0: àwọn bí Ọlọ́run ṣe sọ̀gbà yíwa ká tí àwọn ọ̀tá kò lè kọlù wá wò ó láì lágbára láì ní ọfà láì ní ìbọn wò ó bí a ṣe ṣẹ́gun àwọn ọ̀tá wa wò ó bí Ọlọ́run ṣe ṣe fún wa kí wọ́n tilẹ̀ sọ wípé lónìí kò sí ẹ̀bẹ̀ kò sí pé à ń bèrè ṣe lè fún wa ṣe tọ̀hún fún wa kí a máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ohun tí a rí ni wípé ìdáyàpọ̀ ìtọ́niníṣòro àti ìrẹ̀wẹ̀sí ọkàn dé bá wọn wọ́n sì bẹ̀rẹ̀ sí ní sọ fún Ọlọ́run wípé kí ló tiẹ̀ ṣe náà tójú òrírí mánà tó sú wa tá a mọ̀ bóyá ó dùn àbí ò dùn kí ló ṣe táwọn òrìṣà ò ṣe fáwọn tó ń sin òrìṣà ni Ọlọ́run sọ pé àwọn wọ̀nyí kò yẹ láti wà láàyè ló ran ejò amúbiná sí wọn pé kán máa pa wọn gbàtán sì bẹ̀rẹ̀ sí ní pa wọn tún wò wọn màdúrà gbà wọn lè képe olúwa mose ni wọn tún lọ sáré bá wípé mose ó dé o gbà wá wàánú Ọlọ́run lórí wọn ni Ọlọ́run sọ fún mose wípé ọ̀gẹ̀dẹ̀ dúdú kò ṣeé bòṣàn ọmọ burúkú ò ṣeé lò pa rọ idẹ fún wọn bí wọn bá wò ó wọn àyè Ọlọ́run tún lànà ìgbàlà sílẹ̀ fún wọn bí Ọlọ́run bá ń sàmì ẹ̀ṣẹ̀ ta ni ìbá dúró gbogbo orí tọ́lọ́run ti ṣe fún wa bí kì í bá ṣe àánú Ọlọ́run lórí wa ọ̀pọ̀lọpọ̀ bí a ti ń gbàdúrà tàbí bí a ti ń sọ ẹ̀dùn ọkàn wa fún àwọn ẹlòmíràn ó máa ń já sí kíkùn nítorí pé gbogbo ohun tá a ń sọ kò mú ìdúpẹ́ lọ́wọ́ nítorí bẹ́ẹ̀ arábìnrin wa bí a bá ní ohunkóhun tí ó jẹ́ ẹ̀dùn ọkàn fún wa ohun tí ó yẹ kí a ṣe ni wípé kí a lọ bá Ọlọ́run ṣùgbọ́n kí a tó sọ fún Ọlọ́run kí a tó bá Ọlọ́run sọ̀rọ̀ nípa àwọn ìṣòro tí a ní nípa àwọn wàhálà tí a ní ó ṣeéṣe lórí àwọn ọmọ ó ṣeéṣe ní ìgbésí ayé tiwa ó ṣeéṣe kó jẹ́ wípé bóyá kò sí ọkọ tó lè tọ́jú wa tí a sì wà lọ́wọ́ Ọlọ́run òun ni baba fún wa òun ni ọkọ fún wa òun ni olùpèsè fún wa òun ni aláàánú fún wa ṣùgbọ́n kí a tó béèrè wípé ṣe báyìí kí a kọ́kọ́ máa dúpẹ́ wípé a wà láàyè a mọ kristi a ka bíbélì òye wa a ní ìrètí ọ̀run ó fún wa ní ìdáríjì ó fún wa ní ìgbàlà ohun tó ṣeyebíye ju ohun tá a lè rí nínú ayé lọ nítorí bẹ́ẹ̀ bí a kò bá dúpẹ́ bẹ́ẹ̀ gbogbo àdúrà wa a já sí wípé à ń kùn níwájú Ọlọ́run arábìnrin ṣé ó yé yín
1: ó yé mi sà ẹ ṣé pa
0: ẹ ṣé
1: púpọ̀ ìwà ràn yín lọ́wọ́
0: ẹ ṣé o ẹ jẹ́ kí a lè dúró láti gbàdúrà ṣé o ní ọkàn ọpẹ́ sí Ọlọ́run ohun tó ti ṣe fún ọ àbí kí a máa kùn lójoojúmọ́ ní ìwà ìgbésí ayé rẹ.

0: Jẹ́ kí a gbàdúrà.
1: Bàbá wa láàánú àti olóore ọ̀fẹ́, a dúpẹ́ lọ́wọ́ rẹ fún Jésù Kristì ọmọ rẹ tí o fi fún wa láti kú fún ẹ̀ṣẹ̀ wa àti láti kó ẹ̀ṣẹ̀ wa lọ. A dúpẹ́ fún àǹfààní láti gbọ́ ọ̀rọ̀ rẹ àti láti gbọ́ ẹ̀kọ́ ti ìhìnrere tí ó máa ń yí ayé padà, tí ó sì máa ń fọ ọkàn funfun ju snow lọ. A dúpẹ́ wípé ó ń pèsè ibi ìyè ayérayé fún wa. A sì ń bẹ̀bẹ̀ wípé ohunkóhun tí ó máa ń jẹ́ kí ènìyàn kọ ẹ̀kọ́ ìhìnrere lè jìnà sí wa ní orúkọ Jésù. Bí a ṣe wá lónìí, a ń bẹ̀bẹ̀ wípé ọ̀rọ̀ rẹ tí a ó gbìn gẹ́gẹ́ bí irúgbìn sínú ọkàn wa yóò dàgbà, yóò so èso ní orúkọ Jésù. Pèsè wa sílẹ̀ fún ìjọba rẹ. Jẹ́ kí gbogbo àǹfààní tí ó wà nínú ìhìnrere tí ó sì rọ̀ mọ́ ẹ̀jẹ̀ Jésù Kristì kí ó jẹ́ tiwa ní orúkọ Jésù. Gbogbo ìrìnkiri ọkàn bá wa bá wọn wé. Kí o jẹ́ kí a lè gbẹ́kẹ̀lé ọ̀rọ̀ rẹ, kí a sì dúró ṣinṣin lọ́dọ̀ rẹ. Ní ìgbẹ̀yìn, kí ìjọba ọ̀run kí ó lè jẹ́ tiwa. Ní orúkọ Jésù Kristì Olúwa wa. Mo ń ka ìfihàn orí karùn-ún, ẹsẹ̀ ìkẹsàn-án. Wọ́n sì ń kọrin tuntun kan wípé ìwọ ni ó yẹ láti gba ìwé náà àti láti ṣí èdìdí rẹ̀. Nítorí tí a ti pa ọ́, ìwọ sì ti fi ẹ̀jẹ̀ rẹ ṣe ìràpadà ènìyàn sí Ọlọ́run láti inú ẹ̀yà gbogbo àti èdè gbogbo àti inú ènìyàn gbogbo àti orílẹ̀-èdè gbogbo wá. Ìfihàn orí keje, ẹsẹ̀ ìkẹsàn-án sí ìparí. Lẹ́yìn náà, mo rí sì kíyèsí ọ̀pọ̀lọpọ̀ ènìyàn tí ẹnikẹ́ni kò lè kà láti inú orílẹ̀-èdè gbogbo àti ẹ̀yà àti ènìyàn àti láti inú èdè gbogbo wá. Wọ́n dúró níwájú ìtẹ́ àti níwájú ọ̀dọ́ àgùntàn náà. A wọ̀ wọ́n lé aṣọ funfun, imọ̀ ọ̀pẹ sì ń bẹ lé ọwọ́ wọn. Wọ́n sì ń kígbe lé ohùn rara wípé ìgbàlà ni ti Ọlọ́run wa tí ó jókòó lórí ìtẹ́ àti ti ọ̀dọ́ àgùntàn. Gbogbo àwọn áńgẹ́lì sì dúró yí ìtẹ́ náà ká àti yí àwọn àgbà àti àwọn ẹ̀dá alààyè mẹ́rin náà ká. Wọ́n wólẹ̀, wọ́n sì dojúbolẹ̀ níwájú ìtẹ́ náà, wọ́n sì sin Ọlọ́run wípé àmì, ìbùkún àti ògo àti ọgbọ́n àti ọpẹ́ àti agbára àti ipa fún Ọlọ́run wa láé àti láéláé. Àmì. Ọ̀kan nínú àwọn àgbà náà sì dáhùn, ó bi mí pé ta lé àwọn wọ̀nyí tí a wọ̀ lé aṣọ funfun nì, níbo ni wọ́n sì ti wá? Mo sì wí fún un pé, Olúwa mi, ìwọ ni ó lè mọ̀. Ó sì wí fún mi pé àwọn wọ̀nyí lè ó jáde láti inú ìpọ́njú ńlá. Wọ́n sì fọ aṣọ wọn, wọ́n sì sọ wọ́n di funfun nínú ẹ̀jẹ̀ ọ̀dọ́ àgùntàn náà. Nítorí náà ni wọ́n ṣe ń bẹ níwájú ìtẹ́ Ọlọ́run, tí wọ́n sì ń sìn lé ọ̀sán àti lé òru níwájú tẹ́ḿpìlì rẹ̀. Ẹni tí ó jókòó lórí ìtẹ́ náà sì yóò sì ṣíji bò wọ́n. Ebi kì yóò pa wọ́n mọ́, bẹ́ẹ̀ ni òǹgbẹ kì yóò gbẹ wọ́n mọ́, bẹ́ẹ̀ ni oòrùn kì yóò pa wọ́n tàbí orukóoru. nítorí ọ̀dọ́ àgùntàn tí ń bẹ lé àárín ìtẹ́ náà ni yóò máa ṣe olùṣọ́ àgùntàn wọn tí yóò sì máa ṣe amọ̀nà wọn sí ibi orísun omi iyì. Ọlọ́run yóò sì nu omijé gbogbo nù kúrò lé ojú wọn. Ní orí karùn-ún ẹsẹ̀ ìkẹsàn àti orí keje ẹsẹ̀ ìkẹsàn ni a ti rí ìpèsè tí ó ní ìmúṣẹ lórí àwọn orílẹ̀-èdè gbogbo, àwọn ẹ̀yà gbogbo àti èdè gbogbo. Ohun tó jẹ́ kí n ka ìtọ́ka sí nínú àwọn ọ̀rọ̀ wọ̀nyí ni wípé èdè gbogbo tí a kọ sí àwọn ẹsẹ̀ wọ̀nyí. Ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà, gbogbo àǹfààní tí ó wà nínú ìhìnrere bí ìgbàlà kúrò nínú ẹ̀ṣẹ̀, bí àtúnṣe tí a gbọ́ ìwàásù ní orí rẹ̀ lánàá, bí ìsọdi mímọ́ àbí ṣíṣe ọkàn ní funfun, tàbí agbára ẹ̀mí mímọ́ tí ó jẹ́ àǹfààní gbogbo àwọn tí a sọdi mímọ́ nípa ẹ̀wẹ̀nùmọ́ ẹ̀jẹ̀ tí ó wà nínú Jésù Kristì, àti àwọn ẹ̀kọ́ nípa ìwòsàn, nípa agbára Ọlọ́run àti ìpadàbọ̀ Jésù. Gbogbo àǹfààní wọ̀nyí ti máa ń fi ara hàn fún àwọn tí ó gbọ́ èdè Gẹ̀ẹ́sì. Ó wá dàbí ẹni wípé àwọn oníwàásù tàbí ajèrè ọkàn tàbí àwọn tí wọ́n ti bá ìhìnrere pàdé lọ́nà kan tàbí ní ọ̀nà mìíràn, ohun tí ó yé wọn tí wọ́n sì mọ̀ gbangba ni wípé bí o bá mọ èdè Gẹ̀ẹ́sì, o ní àǹfààní láti jẹ èrè lórí àwọn ẹ̀kọ́ ìhìnrere wọ̀nyí. Ṣùgbọ́n bí ó bá jẹ́ pé èdè Yorùbá ni o mọ̀, tí o gbọ́ èdè Gẹ̀ẹ́sì dáradára, ó dàbí ẹni wípé bí o ti ẹ̀fẹ́ ní ìgbàlà, kò sí ẹni tí ó lè ṣe àlàyé rẹ̀ fún ọ ní kíkún ní èdè tí o gbọ́. Ṣùgbọ́n nígbà tí a wo ọ̀rọ̀ Ọlọ́run, a rí wípé àwọn tí wọ́n ó wà ní iwájú ìtẹ́ ìjọba Ọlọ́run, tí wọ́n ó sì máa yọ̀ ní inú ọláńlá ògo ti ọ̀dọ́ àgùntàn tí a pa tí ó sì wà láàyè, wọ́n wá láti èdè gbogbo àti orílẹ̀-èdè gbogbo. Èyí jẹ́ kí ó jẹ́ kí a ronú wípé ó dára láti jẹ́ kí irú ìdánilẹ́kọ̀ọ́ báyìí kí ó wà ní èyí tí a ó lè yẹ ọ̀rọ̀ Ọlọ́run wò. Ó sì wá jẹ́ ìgbèsè fún àwa tí a ti mọ ìhìnrere, ṣùgbọ́n tí ó dàbí ẹni wípé yálà ní ìwàásù wa tàbí ní orin kíkọ tàbí ní ìjẹ́rì tàbí ní ìjẹ́rì ọkàn láti ojú ilé dé ojú ilé, ó jẹ́ ìgbèsè fún wa láti lè mọ àǹfààní tí ó wà fún èdè gbogbo, kí a sì jẹ́ kí àǹfààní kí ó di mímọ̀ fún àwọn ẹlẹgbẹ́ wa, àwọn ọmọ àti àwọn bàbá àti ìyá wa tí ó jẹ́ pé èdè Yorùbá nìkan ni wọ́n gbọ́. Ní Róòmù orí kìíní ni Apọ́stẹ́lì Pọ́ọ̀lù ló ti ń jẹ́ kí ó di mímọ̀ fún wa pé bí ó ṣe ti òun ni, òun ka ara òun sí ajigbèsè láti jẹ́ kí ọ̀rọ̀ ìhìnrere ìgbàlà tó jẹ́ wípé kò ṣe é má ni ni fún gbogbo ènìyàn, láti jẹ́ kí ó di mímọ̀ fún àwọn tí ó gbọ́ èdè àti àwọn aláìgbédè. Orí kìíní Róòmù ẹsẹ̀ ìkẹrìnlá, mo di ajigbèsè àwọn Héléènì àti àwọn aláìgbédè, àwọn ọlọgbọ́n àti àwọn aláìgbọ́n. Tó bẹ́ẹ̀, bí ó ti wà ní ipá mi, mo múra tán láti wàásù ìhìnrere fún ẹ̀yin ara Róòmù pẹ̀lú. Nítorí èmi kò tijú ìhìnrere Kristi. Nítorí agbára Ọlọ́run ni sí ìgbàlà fún olúkúlùkù ẹni tí ó gbàgbọ́, fún Júù ṣáájú àti fún Héléni pẹ̀lú. Àwọn ọ̀rọ̀ mẹ́ta tí mo fẹ́ kí o dìmú ni wípé, ìkíní, mo di ajigbèsè. Mo fẹ́ kí gbogbo wa kí ó sọ bẹ́ẹ̀. Ẹ sọ bẹ́ẹ̀ lẹ́ẹ̀kan sí. Ìkejì, láti wàásù ìhìnrere. Ẹ sọ bẹ́ẹ̀. Ìkẹta ní ẹsẹ̀ ìkẹrìndínlógún, nítorí èmi kò tijú ìhìnrere. Bí a bá pa mẹ́tẹ̀ẹ̀ta pọ̀, ó sọ wípé mo di ajigbèsè láti wàásù ìhìnrere nítorí èmi kò tijú ìhìnrere. Ó jẹ́ ìgbèsè fún gbogbo wa láti jẹ́ kí ó di mímọ̀ fún àwọn tí wọ́n gbọ́ èdè Yorùbá tí wọn kò sì mọ̀ jù bẹ́ẹ̀ lọ, láti wàásù ìhìnrere fún wọn. Nítorí wípé ibikíbi tí onígbàgbọ́ bá wà, ẹni tí a ti tún bí, kì í tijú ìhìnrere Jésù Kristi. Nítorí bẹ́ẹ̀, gbogbo ohun tí ó ń gbọ́ ní ìparí ọ̀sẹ̀ yìí, ó jẹ́ ìgbèsè sí wa lọ́rùn láti sọ fún olúkúlùkù ènìyàn tí a máa bá pàdé, yálà níbi òwò wa, níbi iṣẹ́ wa, níbi ọjà wa, nínú ilé wa, tàbí níbikíbi, láti jẹ́ kí ó di mímọ̀ fún ọ wípé ohun kan wà tí ó tayọ ẹ̀sìn, ohun kan wà tí a ń pè ní ìhìnrere Kristi, tí ó máa ń pèsè ọkàn tí ó ṣetán, tí ó sì múra sílẹ̀, tí ó máa ń pèsè wọn láti lè wà pẹ̀lú Ọlọ́run títí láé. Ọ̀kan nínú àwọn ìpìlẹ̀ ìgbàgbọ́, ìpìlẹ̀ ìhìnrere, ni a fẹ́ mú ẹnu kan ní òwúrọ̀ yìí. Ẹsẹ̀ tí a fi bẹ̀rẹ̀ ní ìtọ́ka sí ni orin Dáfídì. Orí ìkẹrìnléníogún, ẹsẹ̀ ìkẹta àti ìkẹrin. Ó ṣeéṣe kí ọ̀pọ̀lọpọ̀ nínú wa, tàbí ẹlòmíràn tí yóò gbọ́ wípé ìdánilẹ́kọ̀ọ́ wà níhìn-ín, láti jẹ́ kí a mọ ọ̀nà ìhìnrere, ọ̀nà ìgbàgbọ́ tòótọ́, láti jálánkáto, tàbí láti ṣògo wípé àwa náà mọ ìhìnrere. Kódà, ìgbàgbọ́ ò ṣe àjòjì sí wa, nítorí pé láti kékeré ni a ti ń sìn, ni a sì ti ń ka Bíbélì. Bí Jésù pàápàá bó bá dé, yóò gba ẹ̀rí wa jẹ́ wípé ọmọ Ọlọ́run ni wá, tí ó sì jẹ́ pé irú ìṣògo bẹ́ẹ̀ ó dúró lórí àìmọ̀kan àti àìmọ̀kíni ọ̀rọ̀ Ọlọ́run wí. Òun ni ó jẹ́ kí a fẹ́ yẹ ọ̀rọ̀ Ọlọ́run wò nípa ìpìlẹ̀ ìhìnrere tí ó ṣe pàtàkì, tí ó jẹ́ pé bí o bá sáré nínú ẹ̀sìn láìmọ ohun tí a ń sọ nípa ọwọ́ mímọ́ àti àyà funfun, irú eré bẹ́ẹ̀ tàbí irú ẹ̀sìn bẹ́ẹ̀ a jẹ́ lásán, èyí tí kò ní ní èrè. Nítorí pé ìpìlẹ̀ mìíràn lé ẹnìkan kò lè fi lélẹ̀ ju èyí tí ọ̀rọ̀ Ọlọ́run ti fi lélẹ̀. Àwa tí a jẹ́ àgbà, tí a sì mọ bí a ti ń kọ́ ilé, a mọ̀ wípé bí ilé kíkọ́, bí kò bá ní ìpìlẹ̀ Iru ilé bẹ́ẹ̀, òjò àti ìjì ni yóò wo. Ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n sì máa ń kọ́ ilé ìgbàgbọ́ wọn láì ní ìpìlẹ̀. Wọ́n máa ń sìn, wọ́n máa ń ka Bíbélì, wọ́n máa ń gbàdúrà, ṣùgbọ́n ilé tí wọ́n kọ́ kò ní ìpìlẹ̀ ní orí ọ̀rọ̀ Ọlọ́run. Nínú orin Dáfídì, orí ìkẹrìnléníogún, ẹsẹ̀ ìkẹta ni Dáfídì ọba ni ó ti ń béèrè lọ́wọ́ Ọlọ́run wípé ta ni yóò gun orí òkè Olúwa lọ, tàbí ta ni yóò dúró ní ibi mímọ́ rẹ̀. Ọlọ́run kò sì fi di Dáfídì létí, ó jẹ́ kí ó mọ̀ dájúdájú wípé ìdáhùn sí ìbéèrè tí ó ṣe pàtàkì báyìí ni wípé ẹni tí ó ní ọwọ́ mímọ́ àti àyà funfun, ẹni tí kò gbé ọkàn rẹ̀ sókè sí asán, tí kò sì bóra ẹ̀tàn. Ó wá ń sọ fún wa ní ẹsẹ̀ ìkarùn-ún wípé òun ni yóò rí ìbùkún gbà lọ́wọ́ Olúwa àti òdodo lọ́wọ́ Ọlọ́run ìgbàlà rẹ̀. Ẹsẹ̀ kẹta ta ni? Ẹsẹ̀ ìkẹrin ẹni tí? Ẹsẹ̀ ìkarùn-ún òun. Bí o bá béèrè pẹ̀lú ọkàn tí ó ń fẹ́ mọ̀ kí ni ìdáhùn sí ìbéèrè tí ó ṣe pàtàkì tó yìí wípé ta ni yóò tiẹ̀ gun orí òkè Olúwa lọ, tàbí ta ni yóò lè dúró ní ibi mímọ́ rẹ̀, ní èdè tí ó lè yé ọ dáradára, ó ń sọ wípé ta ni yóò lè gbé ibi àgọ́ Ọlọ́run? Gbà tí a bá ń sọ nípa òkè mímọ́ Ọlọ́run, èyí ò sọ nípa òkè tí ó wà ní ayé, nítorí gbogbo òkè tí ó wà ní ayé ni ó jẹ́ àìmọ́. Ṣùgbọ́n nígbà tí a ń sọ nípa òkè mímọ́ Ọlọ́run, èyí ń sọ nípa ibùgbé Ọlọ́run ọ̀gá ògo. Èyí kan náà ni Jésù Kristì mẹ́nuba nígbà tí ó sọ nínú Jòhánù ẹsẹ̀ orí ìkẹrìnlá láti ẹsẹ̀ ìkejì wípé nínú ilé bàbá mi ọ̀pọ̀lọpọ̀ ibùgbé ni ó wà. Ìbá má ṣe bẹ́ẹ̀, èmi ìbá ti sọ fún yín, nítorí èmi ń lọ ìpèsè ààyè sílẹ̀ fún yín. Èyí ń sọ nípa òkè mímọ́ Ọlọ́run níṣe àwọn apostẹ́lì orí keje. Mo fẹ́ràn létí wípé nígbà tí a ń sọ Stéfánù lókuta, a sọ fún wa ní iṣẹ́ àwọn apostẹ́lì orí keje yìí wípé ṣùgbọ́n ẹsẹ̀ ìkarùndínlọ́gọ́ta, ṣùgbọ́n òun kún fún ẹ̀mí mímọ́, ó tẹ́jú mọ́ ọ̀run, kò sọ wípé ó tẹ́jú mọ́ ilẹ̀, ó ń wo òkè, ó ń wo ibi mímọ́ Ọlọ́run, ó ń wo òkè ọ̀gá ògo, ó tẹ́jú mọ́ ọ̀run, ó sì rí ògo Ọlọ́run àti Jésù dúró lé ọwọ́ ọ̀tún Ọlọ́run. Ó sì wípé, wò ó, mo rí ọ̀run ṣí sílẹ̀ àti ọmọ ènìyàn dúró lé ọwọ́ ọ̀tún Ọlọ́run. Ẹsẹ̀ ọgọ́ta, ó sì kúnlẹ̀. ó kí gbé lé ohùn rárá pé olúwa má ka ẹ̀ṣẹ̀ yìí sí wọn lé ọrùn. Nígbà tí ó sì wí èyí, ó sùn. Ní ẹsẹ̀ kọkàndínní ọgọ́ta ni ó ti wí pé wọ́n sọ Stéfánù lé òkúta. Ó sì ń ké pe olúwa wípé Jésù olúwa gba ẹ̀mí mi. Òkè tí Dáfídì ń sọ nípa rẹ̀ gẹ́gẹ́ bí ọba, ó ń sọ nípa ibi mímọ́ Ọlọ́run, ó ń sọ nípa ọ̀run rere, níbi tí ẹnikẹ́ni tí ó ti wá sí ayé tí wọ́n fẹ́ lọ nígbà tí wọ́n bá pajú dé nínú ayé. Ó sì wá ń bèrè wípé ta ni yóò gun orí òkè Olúwa lọ, tàbí ta ni yóò dúró ní ibi mímọ́ rẹ̀. Ọlọ́run wá ń dá a lóhùn wípé ẹni tí ó lí ọwọ́ mímọ́, ẹni tí ó lí ọwọ́ mímọ́, ẹlẹ́sìn púpọ̀ ló wà tí ọwọ́ wọn kò mọ́. Ọ̀pọ̀lọpọ̀ ló wà ni wọ́n ń ké pe orúkọ Olúwa, tí wọ́n sì ń wí pé àwọn pàápàá jẹ́ onígbàgbọ́, nítorí pé wọ́n ti sàmì, nítorí pé wọ́n ń jẹ oúnjẹ alẹ́ Olúwa, tàbí nítorí pé àwọn náà máa ń ka Bíbélì, nítorí pé ní ọjọ́ ìsinmi ní òwúrọ̀ wọn á dìde, wọn á sì lọ sí ilé ìsìn, tàbí nítorí pé wọ́n máa ń fún alágbe lówó. Nítorí bẹ́ẹ̀, bí o bá ń sọ wípé àwọn wo ló tiẹ̀ máa lọ sí ọ̀run rere, wọ́n ní wọ́n tiẹ̀ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, nítorí pé láti ìgbà tí a ti bí wọn, wọ́n sàmì, wọ́n máa ń san owó àpò àlùfáà tàbí ìdá mẹ́wàá. Bí ó bá sì jẹ́ àwọn tí ó mọ ọ̀nà nípa àdúrà, wọ́n máa ń sọ wípé wọ́n máa ń gbàdúrà pàápàá, aṣọ àdúrà wọn ó funfun, kò sì lè rí. Bó sì jẹ́ ọ̀nà ti àbẹ́là àti túràrí, wọn ò kẹ̀rẹ̀. Bó sì jẹ́ pé àti mọ sáàmù orin Dáfídì tí a máa kà bí oṣó ń lé ni, bí àjẹ́ ń lé ni, tàbí bí a bá ń pa owó sí ajáde àpò, gbogbo ọ̀nà tí ó yẹ kí wọ́n rìn nípa à ń ya omi sí mímọ́, nípa à ń gbà àwẹ̀, kò ṣe ẹ̀yìn wọn, wọ́n mọ̀ ọ́ dáradára. Nítorí bẹ́ẹ̀, bí o bá ń sọ wípé ta ló máa lọ sọ́run rere, wọ́n máa ń ṣògo wípé níbi tí wọ́n ṣe ìgbàgbọ́ dé, bí ẹnikẹ́ni bá dé ọ̀run rere, àwọn láti wà ńbẹ̀. Ṣùgbọ́n Ọlọ́run jẹ́ kí a mọ̀ wípé àwọn tí ó lọ sí ọ̀run rere ni àwọn tí ó ní ọwọ́ mímọ́ àti àyà funfun. Ìyàtọ̀ wà láàrin wípé àwọn tí wọ́n ní ọwọ́ mímọ́ tàbí àyà funfun. Bí a bá sọ pé ọwọ́ mímọ́ tàbí àyà funfun, ó túmọ̀ sí wípé bí o bá sáré lé ọwọ́ mímọ́, tó o bá tó o ní, o tún lè jìjà kadì fún àyà funfun. Bóyá tí o bá ní ọ̀kan nínú méjì, ó yege, a ó sì lè gbà ọ́ sí inú ọ̀run rere. Ṣùgbọ́n ó sọ wípé àwọn tí wọ́n ní ọwọ́ mímọ́ ni àkọ́kọ́, àti lẹ́ẹ̀kejì pẹ̀lú rẹ̀ àyà funfun. Kò parí síbẹ̀, ó sọ wípé àwọn wọ̀nyí pẹ̀lú wọn kò gbé ọkàn wọn sókè sí asán, kò sì fi mọ níbẹ̀ nìkan. Ó sọ wípé àwọn tí kò sì búra ẹ̀tàn. Ó wá ń jẹ́ kí ó di mímọ̀ fún wa wípé bí a bá ń sáré láti ní ìbùkún, bí a bá ń gbàdúrà láti ní ìbùkún, bí a bá ń béèrè lọ́wọ́ Ọlọ́run láti ní ìbùkún ó sọ wípé kí a má ṣe tan ara wa jẹ àwọn wọ̀nyí tí a ṣe àpèjúwe wọn ní ẹsẹ̀ ìkẹrin àwọn nìkan ṣoṣo ni yóò rí ìbùkún gbà lọ́wọ́ olúwa àti òdodo lọ́wọ́ ọlọ́run ìgbàlà rẹ̀. Ṣùgbọ́n kí ni a ń pè ní ọwọ́ mímọ́? Ṣé kí a gbé omi síta bí Pilatu gbà tí a fẹ́ ṣe ìpànìyàn? Ṣùgbọ́n kí a máa tan ara wa jẹ, kí a gbé omi síta, kí a sọ wípé ẹ̀yin ènìyàn, mo ń fọ ọwọ́ mi kí n ba lè ní ọwọ́ mímọ́, tàbí kí a fi ọṣẹ tàbí ohunkóhun tí a fẹ́ fi fọ ọwọ́ wa kí a fi fọ ọwọ́ wa. Ṣé òun ni Ọlọ́run pè ní ọwọ́ mímọ́? Rárá o. Ṣé kí a gbé omi síta, kí a fọ ẹnu, kí a fọ ẹsẹ̀, kí a fọ ojú, kí a fọ ọwọ́? Ṣé èyí ni Ọlọ́run ṣe bí àpèjúwe tí ó ń sọ wípé bí a bá fẹ́ dé ọ̀run rere, bí a bá fẹ́ wà ní àlàáfíà pẹ̀lú Ọlọ́run ẹlẹ́dàá wa, bí a bá lè ṣe ìfọ ọwọ́, ìfọ ẹsẹ̀, ìfọ ẹnu, etí, bí a bá sì wẹ̀ nínú odò, tí a bá ṣe bẹ́ẹ̀ ní ojoojúmọ́ títí ọjọ́ ayé wa, ṣé ò ní Ọlọ́run pè ní ọwọ́ mímọ́? Rárá. Ṣé ó ń sọ fún wa wípé bí a bá rántí Námánì, bí a ṣe wẹ ẹ̀tẹ́ rẹ̀ nù, kí àwa náà pàápàá kí a lọ sí etí odò bí ṣe ti Jọ́dánì tàbí ti òkun ní agbègbè wa, kí a jẹ́ kí àwọn wòólì kí wọ́n wẹ̀ fún wa kí a ba lè ní ọwọ́ mímọ́? Rárá. Kí sì ni a ń pè ní àyà funfun? Gbogbo nǹkan wọ̀nyí ni Bíbélì ti ṣe àkàwé àti àpèjúwe ní yékéyéké, tí ó fìdí wípé bí àwọn ènìyàn náà tilẹ̀ jẹ́ òpè, wọn kì í ṣe ọ̀nà náà bí wọ́n bá ń fẹ́ láti mọ òtítọ́ ohun tí ọ̀rọ̀ Ọlọ́run wí fún wa. Ní orin Dáfídì orí 15 ní ẹsẹ̀ ìkíní ni a tún ti béèrè ìbéèrè tí ó farajọ èyí tí a ti béèrè ní orí 14. Kí sì ni ìbéèrè tí ó ń kan onísàmù ní ọkàn, tí ó fi jẹ́ wípé bí ó tilẹ̀ jẹ́ ọba olówó tí ó sì jẹ́ gbajúmọ̀, ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ tí ó ń fẹ́ láti rí ìdáhùn sí ìbéèrè tí ó ń béèrè? Ìbéèrè náà ni ó tún sọ fún wa ní orí 15 ti Sáàmù, ẹsẹ̀ ìkíní: Olúwa, ta ni yóò máa ṣe àtìpó nínú àgọ́ rẹ? Ta ni yóò máa gbé inú òkè mímọ́ rẹ? Ìdáhùn ni wípé ẹni tí ó ní ọwọ́ mímọ́ àti àyà funfun. Ṣùgbọ́n kí ni àlàyé àti ìtumọ̀ ọwọ́ mímọ́ àti àyà funfun? Àlàyé ni wípé ẹsẹ̀ ìkejì: ẹni tí ó rìn déédéé, tí ń ṣiṣẹ́ òdodo, tí ó sì ń sọ òtítọ́ inú rẹ̀. Èyí ń jẹ́ kí ó di mọ̀ fún wa wípé ó ju kí a fi omi fọ ọwọ́, ó ju kí a wẹ̀ ní etí odò, ó ju kí a wọ aṣọ tí ó funfun, ó ju kí a lọ sí ilé ìsìn, ó sì ju wípé kí a gbàdúrà. Ó ń sọ fún wa wípé bí ó bá jẹ́ òtítọ́ ni ó wà lọ́kàn wa láti ba Jesu joba lati wa pelu Olorun nigbati aye yo wa si opin tabi nigbati awa papa bi aye otile ti wa si opin te o fi aye sile bi o ba je wi pe o kan wa ni okan lati ba Olorun gbe owo mimo ati aya funfun o ntumo si wi pe eniti o rin dede eniti o nsise ododo ti o si so otito inu re eniti ko fi ahon re soro eni leyin ti ko si se ibi si eni keji re ti ko si gba oro egan si eni keji re li oju eniti eniyan keniyan digigan sugbon a ma bu ola fun awon ti o beru oluwa eniti o bura si bi ara re ti ko si yi pada eniti ko fi owo re gba ele ti ko si gba owo ebe si alaise eniti o ba se nkan wonyi ki yo yese lai lai sugbon kin to ma se alaye lo nipa eniti o ni owo mimo ati eniti o ni aya funfun mo fe ki o wo awon ese kan ninu bibeli nipa awon ti bibeli so pato wipe won ko ni owo mimo won ko ni aya funfun ki o ma ba di wipe enikeni ntan ara re je wipe oun ni nigba ti ko ni iwe owe ori kefa ese ikerin din ni ogun titi de ikokan din logun iwe owe ori kefa ese ikerin din ni ogun titi de ikokan din ni ogun eyi nje ki o din mo fun wa awon ti bibeli so wipe koni owo mimo koni aya funfun mo ngba eri Olorun je wipe koni tan oje bi o ba wa ninu egbe awon ti o je lesin lai je onigbagbo ti bibeli tabi o wa ninu egbe awon ti o ma ntan ara won je ti owo won ko mo ti aya won ko funfun sugbon ti won bo nkan won yi mole bi o ba fe se rere ti o si fe ni ibukun Olorun ti o n fe ki awon ileri Olorun ki o di sise si o lara fun rere bi Olorun ba fi han wipe o ko ni owo mimo ati aya funfun bi o ba ke pe Oluwa yo gbo adura re bi owo re ti ko mo bi o ba le fo owo yi ninu eje Jesu ti o si jewo ese re ti o ko awon ese won sile o daju wipe bi o ba jewo ti o si ko ese re anu Olorun yo farahan fun o yo si pese re sile fun orun rere nigba ti o n pese orun rere sile fun o pelu ese ikerindinlogun ohun mefa le Oluwa korira ni tooto meje le o se irira fun okan re oju egberaga ete eke ati owo tinta eje alaise sile aya tinkumo buburu ese ti o yara ni resisa si waika ẹlẹ́rìí èké tí ń sọ èké jáde àti ẹni tí ń dá ìjà sílẹ̀ láàrin àwọn arákùnrin. Àwọn wọ̀nyí ni Ọlọ́run sọ wípé ó ṣe ìríra lé ojú òun, ó sì ṣe àlàyé lẹ́sẹlẹ́sẹ nípa àwọn nǹkan wọ̀nyí tí ó jẹ́ kí ọwọ́ kí ó jẹ́ àìmọ́ àti kí ọkàn kí ó di ìdíbàjẹ́. Ó ń sọ wípé ojú ìgbéraga, èyí kò sọ nípa ojú rẹ nìkan ṣoṣo, ó ń sọ nípa ìwà ìgbéraga, ìrìn ìgbéraga. Èyí jẹ́ ọwọ́ àìmọ́. Bí o bá fẹ́ mọ àwọn ìwà tí ó máa ń túmọ̀ sí ìgbéraga, o lè wo Isaiah orí kẹta láti ẹsẹ̀ 16. Pẹ̀lú, Olúwa wípé, nítorí àwọn ọmọbìnrin Sioni gbéraga, tí wọ́n sì ń rìn pẹ̀lú ọrùn gíga àti ojú ìfẹ́kúfẹ́, àwọn nǹkan wọ̀nyí ni ó ń túmọ̀ sí wípé a ní ọwọ́ àìmọ́. A ò sì múra sílẹ̀ láti bá Ọlọ́run rìn àti láti jẹ́ ẹni pípé àti mímọ́ níwájú Olúwa. Ó sì ń ṣe ìtumọ̀ ìgbéraga fún wa wípé wọ́n rìn pẹ̀lú ọrùn gíga àti ojú ìfẹ́kúfẹ́, ojú àgbèrè, tí wọ́n sì ń yan bí wọ́n ti ń lọ, tí wọ́n sì ń jẹ́ kí ẹsẹ̀ wọn ró wóró. Nítorí náà, Olúwa yóò fi èépá lu àtàrí àwọn ọmọbìnrin Sioni. Olúwa yóò sì fi ìhòhò wọn hàn lé ọjọ́ náà. Olúwa yóò mú ògo ṣàwòrò wọn kúrò àti àwọn ọ̀ṣọ́ wọn àti ìwérí wọn bí òṣùpá. Ẹsẹ̀ 21, òrùka àti ọ̀ṣọ́ imú. Ẹsẹ̀ 20, àkẹtẹ̀ àti ọ̀ṣọ́ ẹsẹ̀ àti ọ̀já orí àti ago olóòórùn dídùn àti òrùka etí. Ẹsẹ̀ 22, ìpààrọ̀ aṣọ wíwọ̀ àti aṣọ ìlékè àti ìbòòrùn àti àpò. Ní ẹsẹ̀ 24 ni ó ń sọ wípé yóò sì ṣe pé òórùn búburú yóò wà dípò òórùn dídùn. Àkísà ni yóò sì dípò àmùrè. Orí pípá rántí pé ó ń sọ̀rọ̀ nípa àwọn obìnrin, ó sì ń sọ nípa orí pípá ni yóò sì dípò irun dídì dáradára. Sísán aṣọ ọ̀fọ̀ dípò ìgbayà. Ìjóná yóò sì dípò ẹwà. Èyí ń sọ ìwà ìgbéraga, rántí pé a ń ṣe àlàyé lórí níní ọwọ́ tí kò mọ́. Ìwé òwe orí kẹfà, ẹsẹ̀ 17, ojú ìgbéraga. Èké ni à ń pè ní irọ́. Èké ni à ń pè ní ìjẹ́rìísí ohun tí ojú ẹ ò tó. Èké ni à ń pè ní kí a máa fi ọwọ́ sí ìwé pé nǹkan kan ṣe ojú wa nígbà tí a kò mọ ohunkóhun nípasẹ̀ rẹ̀. àti ọwọ́ tí ń ta ẹ̀jẹ̀ aláìṣẹ̀ sílẹ̀ ìpànìyàn. Ọmọ tí ó wà ní inú tí a kò tí ì bí, ó jẹ́ aláìṣẹ̀, kò ṣe orílẹ̀-èdè, kò ṣe bàbá, kò ṣe ìyá tí ó rú sí inú, kò sì ṣe àwọn ẹ̀gbọ́n tí ó ṣáájú rẹ̀, kò ṣe ìjọba. Ọmọ tí ó wà ní inú tí a lóyún rẹ̀, kò ṣe sí òfin ìjọba tàbí òfin orílẹ̀-èdè. Ọmọ yìí kò tí ì ṣe Ọlọ́run, kò mọ nǹkan tí a ń pè ní ẹ̀ṣẹ̀. Àwọn wọ̀nyí ni Ọlọ́run pè ní aláìṣẹ̀. Ọwọ́ tí ó sì ta ẹ̀jẹ̀ wọn sílẹ̀ ni ọwọ́ tí ń ta ẹ̀jẹ̀ aláìṣẹ̀ sílẹ̀. Ó ṣeéṣe kí ó jẹ́ ọkọ obìnrin tí ó jẹ́ aboyún ni ó ní ipá nínú títa ẹ̀jẹ̀ aláìṣẹ̀ yìí sílẹ̀. Ó ṣeéṣe kí ó jẹ́ ẹni tí ó ń gbé oyún yìí rù káàkiri fúnra ara rẹ̀ ni ó ní ọwọ́ nínú títa ẹ̀jẹ̀ aláìṣẹ̀ sílẹ̀. Ó sì ṣeéṣe kí ó jẹ́ àwọn dókítà oníṣègùn tí òyìnbó ni ó ń fẹ́ jẹ́ ìrànlọ́wọ́ láti ta ẹ̀jẹ̀ aláìṣẹ̀ sílẹ̀, tàbí àwọn obìnrin tí ó ń ṣiṣẹ́ ní ilé àwọn aláìsàn ni ó ní ọwọ́ nínú títa ẹ̀jẹ̀ aláìṣẹ̀ sílẹ̀, tàbí ó lè jẹ́ ọmọ ilé-ìwé tí kò mọ̀ wípé eré ẹ̀ṣẹ̀ pẹ̀lú obìnrin wípé ó lè di nǹkan mọ́ òun lọ́wọ́ ni ó wọ́n sáré káàkiri, tí ó sì ní ọwọ́ nínú títa ẹ̀jẹ̀ aláìṣẹ̀ sílẹ̀. Ṣùgbọ́n ní ọ̀nà kọ́nà tí ó fi lè ṣẹlẹ̀, yálà ìwọ tí ó jẹ́ abiyamọ nínú ilé, tí bímọ bíi mẹ́fà tàbí méje tàbí mẹ́jọ tàbí mẹ́wàá, ni ó wá rí wípé o tún lóyún fún ọkọ rẹ, ni ó wá rò wípé kò sí owó láti tọ́jú ọmọ mìíràn, kò sí ilé láti fi ọmọ yìí sí. Ó dàbí ẹni pé bí a bá gba ọmọ yìí láàyè láti wá sáyé, ìyà yóò jẹ ọmọ yìí, yóò sì jẹ àwa pàápàá. Ó ṣeéṣe kí ó jẹ́ ìrònú bẹ́ẹ̀ ni ó sún ọ sí wípé kí o ta ẹ̀jẹ̀ aláìṣẹ̀ sílẹ̀, ṣùgbọ́n ohun kan ni ó dájú, àti obìnrin, àti ọkùnrin, àti oníṣègùn, àti àwọn agbẹ̀bí, tàbí ẹnikẹ́ni tí ó ní ọwọ́ nínú irú ohunkóhun bẹ́ẹ̀, wọ́n lè fi orí sìn, kí wọ́n fi ọrùn sìn. Wọ́n lè ka Bíbélì láti ìbẹ̀rẹ̀ dé ìparí ní ọdọọdún. Wọ́n lè lọ sí orí òkè nínú ayé, tàbí kí wọ́n kí ó wẹ̀ ní òkun. Ó ṣeéṣe kí wọ́n tiẹ̀ máa tan àbẹ́là tàbí kí wọ́n máa wọ aṣọ funfun. Ó sì ṣeéṣe wípé kí wọ́n rò pé wọ́n máa lọ sí ìjọ oníhìn rere bí wọ́n bá ń ta ẹ̀jẹ̀ aláìṣẹ̀ sílẹ̀. Ọlọ́run ń sọ fún ọ wípé bí o bá fẹ́ dé ọ̀run rere, ìrònú pòwàdà ni ó yẹ kí o ní. Kí o sọ fún Ọlọ́run pẹ̀lú ẹkún kíkorò, pẹ̀lú omijé, pẹ̀lú ọkàn tí a fàya, pẹ̀lú ìrònú pòwàdà tí ó jinlẹ̀ tòótọ́ wípé o ti jẹ́ ẹni tí ọwọ́ rẹ̀ ń ta ẹ̀jẹ̀ aláìṣẹ̀ sílẹ̀. Ṣùgbọ́n àwọn tí ọwọ́ wọn kò mọ́ ní ọ̀nà wọ̀nyí, ó ṣeéṣe o fẹ́ ilẹ̀, o fẹ́ kọ́lé. Ohun tá a máa ní nínú ayé tí a kì í mú lọ sọ́run, ilẹ̀, ilé, mọ́tò, tàbí obìnrin, ó ṣeéṣe o fẹ́ gba ìyàwó lọ́wọ́ ẹlòmíràn. Ó wá di pé ẹ ń ja àjàkadì lórí obìnrin yìí, tàbí lórí ilẹ̀, tàbí lórí okóhun. Ó wá di wípé kí a máa wá oògùn káàkiri. Kí wọ́n ti sọ fún ọ wípé ẹni tí ó wà ní ìdílé lágbájá, òun ni kò jẹ́ kí ilẹ̀ yìí kí ó bọ́ sí ọ lọ́wọ́. O wá sáré títí, yálà nípa oògùn dúdú, tàbí nípa ẹgbẹ́ awo, tàbí nípa gbígbé àdá, tàbí ìbọn, tàbí nípa ṣíṣe àdéhùn pẹ̀lú àwọn onímọ́tò láti pa ẹnìkan tàbí nípa fífi májèlé sí inú oúnjẹ fún ẹni tí ó jẹ́ ẹni tí o pè ní ọ̀tá rẹ ni ó ta ẹ̀jẹ̀ ni yìí sílẹ̀ tí o sì pa á gbà tí o pa á tán ilẹ̀ wá di tìrẹ. O wá jókòó lórí ilẹ̀ wípé nínú ayé bó o bá mọ láti sáré láti nílẹ̀ láti ní mọ́tò bó o bá mọ ibi tó yẹ kó rìn àwọn bàbá ìsàlẹ̀ tó yẹ kó lọ rí àwọn balógun ní ìlú tí ó yẹ kí o bẹ̀wò láti fún ọ ní oògùn àwọn tí ọwọ́ wọn gbó o ní lè ní nkankan o sì ti nílẹ̀ nípa bẹ́ẹ̀ o ti ní ohun ìní nípa bẹ́ẹ̀ nípa títa ẹ̀jẹ̀ aláìṣẹ̀ sílẹ̀. Ọlọ́run sọ wípé òun dúró dè ọ́ wípé ọwọ́ rẹ kò mọ́. Ọ̀pọ̀lọpọ̀ nínú orílẹ̀-èdè wa ni wọ́n ti pa àwọn ẹlòmíràn nítorí ìgbéyàwó tàbí nítorí à ń gba obìnrin. Ó ṣeéṣe pé ọkùnrin kan ti lọ sí ìdílé kan láti fẹ́yàwó. Ó wá jẹ́ ẹni yìí gan-an lóhùn ọ́ láti fẹ́. Obìnrin pọ̀ ní ìlú ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ẹni yìí gan tí a tiẹ̀ ti ń ṣe owó orí lórí rẹ̀ ṣùgbọ́n tí ó sì jẹ́ àfẹ́sọ́nà òun nìkan lóhùn ọ́ láti fẹ́. Ìgbà mìíràn ó tiẹ̀ máa ń ṣẹlẹ̀ wípé o ti ní ìyàwó kan sílé o tiẹ̀ tún ti fi àfọwọ́fà mú ẹni kejì obìnrin kejì wálé ó ṣeéṣe ìkẹta pàápàá ti ń bímọ fún ọ ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ẹyọ obìnrin kan tí ẹlòmíràn fẹ́ òun gan-an ló wọ̀ lójú ló tún sọ wípé mọ́ mẹ́ta tó wà nílé ẹ tó tí ì lálàáfíà tẹ ń parí ìjà lọ́sàn-án lóru tó o lè tọ́jú ìkíní tàbí ìkejì tọmọ òró ń jẹjẹ sìgá àtọ̀ tí ò sì jẹ́ kó gbádùn ìwọ fúnra rẹ orí búburú àti àlákàlà kò jẹ́ kó mọ ibi tí wàá fi orí ayé tìrẹ tì sí ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ o tún jà fún obìnrin kẹrin pẹ̀lú oògùn tàbí ìjà tàbí àdá tàbí ìbọn tó pa aláìṣẹ̀ nítorí ìyàwó ṣùgbọ́n ìwọ kọ́ ni àkọ́kọ́ láti ṣe bẹ́ẹ̀. Àwọn ìran kan ti ṣáájú tó jẹ́ pé ipá ìjà àti ìpànìyàn ni wọ́n fi máa ń ní ohun ìní tiwọn lára wọn ni a sọ fún wa ní ìwé àwọn ọba kìíní orí ìkọkànléní ogún àwọn ọba kìíní orí ìkọkànléní ogún láti ẹsẹ kìíní ó sì ṣe lẹ́yìn nǹkan wọ̀nyí ni Naboti ara Jezreeli ní ọgbà àjàrà tí ó wà ní Jezreeli tí ó súnmọ́ ààfin Ahabu ọba Samaria gidigidi. Ahabu sì bá Naboti sọ wípé fún mi ní ọgbà àjàrà rẹ̀ kí èmi kí ó lè fi ṣe ọgbà ewébẹ̀ nítorí tí ó súnmọ́ ilé mi èmi ó sì fún ọ ní ọgbà àjàrà tí ó sàn jù ú lọ dípò rẹ̀ bí ó bá dára ní ojú rẹ èmi ó sì fi iye owó rẹ̀ fún ọ. Naboti sì wí fún Ahabu pé Olúwa má jẹ́ kí èmi kí ó fi ogún àwọn bàbá mi fún ọ. Ahabu sì wá sí ilé rẹ̀ ó wúgbọ inú rẹ̀ sì bàjẹ́ nítorí ọ̀rọ̀ tí Naboti ara Jezreeli sọ fún un nítorí tí òun ti wípé èmi kì ó fún ọ ní ogún àwọn bàbá mi òun sì dùbúlẹ̀ lórí àkété rẹ̀ ó sì yí ojú rẹ̀ padà kò sì fẹ́ jẹun. Jezebeli, ìkan nínú wọn nìyẹn o. Jezebeli, ìran àwọn apànìyàn. Aya rẹ̀ sì tọ́ wá, ó sì wí fún un pé, eṣe tí inú rẹ̀ fi bàjẹ́ tí ìwọ kò sì jẹun. Ó sì wí fún un pé, nítorí mo bá Naboti, ara Jezreeli sọ, mo sì wí fún un pé, fún mi ní ọgbà àjàrà rẹ fún owó, tàbí bí ó bá wù ọ́, èmi ó fún ọ ní ọgbà àjàrà mìíràn ní ipò rẹ̀. Ó sì dáhùn wípé, èmi kì ó fún ọ ní ọgbà àjàrà mi. Jezebeli, aya rẹ̀ sì wí fún ọ pé, ìwọ kò ha jọba lórí Israẹli nísinsìnyí, dìde jẹun. Kí ó sì jẹ́ kí inú rẹ̀ kí ó dùn, èmi ó fún ọ ní ọgbà àjàrà Naboti ara Jezreeli. Bẹ́ẹ̀ni, ó kọ̀wé lórí orúkọ Ahabu. Ó sì fi èdìdí rẹ̀ dí i. Ó sì fi ìwé náà ṣọwọ́ sọ́dọ̀ àwọn àgbààgbà àti àwọn ọlọ́lá tí ń bẹ ní ìlú rẹ̀, tí ó sì ń bá Naboti gbé. Ó sì kọ sínú ìwé náà pé, ẹ kéde ààwẹ̀, kí ẹ sì fi Naboti sí ipò ọlá láàrin àwọn ènìyàn. Èyí ni Yorùbá máa ń pè ní ọgbọ́n ẹ̀wẹ́, ọgbọ́n ìpànìyàn, ọgbọ́n kí a jẹni lẹ́sẹ̀, ọgbọ́n kí a gba ohun tí ó jẹ́ ti ẹlòmíràn, kí a sì ṣe bí ẹni wípé alára mímọ́ ni wá, kí a pànìyàn láì gbé àdá fúnra wa, láì gbé ìbọn fúnra wa, kí a pa ènìyàn láì ti ẹ̀rí lójúkojú fúnra ara wa. Ó ń sọ fún wa nísinsìnyí wípé, Jezebeli dá ọgbọ́n yìí. Ó wá ń sọ ní ẹsẹ̀ ìkẹwàá, kí ẹ sì fi ènìyàn méjì, ẹni búburú. Jezebeli mọ àwọn ẹgbẹ́ rẹ̀, àwọn apànìyàn, àwọn ẹlẹ́rìí èké, àwọn ẹni búburú bíi tirẹ̀. Ó mọ̀ wọ́n pé wọ́n wà. Ó ní kí wọ́n fi sí iwájú rẹ̀ láti jẹ́rìí pa á wípé, ìwọ bu Ọlọ́run àti ọba. Ẹ mú jáde, kẹ sì sọ ọ́ lé òkúta kí ó lè kú. Wọ́n sọ fún wa wípé wọ́n ṣe bẹ́ẹ̀. Ó sọ fún wa ní ìparí ẹsẹ̀ ìkẹtàlá wípé, nígbà náà ni wọ́n mú jáde kúrò ní ìlú, wọ́n sì sọ ọ́ lé òkúta, ó sì kú. Ẹsẹ̀ ìkẹẹ̀dógún, ó sì ṣe. Nígbà tí Jezebeli gbọ́ pé asọ Naboti lé òkúta, ó sì kú, Jezebeli sọ fún Ahabu pé, dìde, kí o sì jogún ọgbà àjàrà Naboti ara Jezreeli, tí ó kọ̀ láti fi fún ọ fún owó, nítorí Naboti kò sí láàyè, ṣùgbọ́n ó kú. Ó sì ṣe. Nígbà tí Ahabu gbọ́ pé Naboti kú, ni Ahabu dìde láti sọ̀kalẹ̀ lọ sí ọgbà àjàrà Naboti ara Jezreeli láti jogún rẹ̀. Ọ̀rọ̀ Ọlọ́run sì tọ Elijah ara Tishbi wá pé wípé, dìde sọ̀kalẹ̀ lọ ìpàdé Ahabu. Ọlọ́run rí ọ. Ohun tí a ń ṣe ní ìkọ̀kọ̀, Ọlọ́run rí. Àwọn tí a ń pa, àwọn tí a ń ta ẹ̀jẹ̀ wọn sílẹ̀ láìṣẹ̀, nítorí a fẹ́ gba ìyàwó lọ́wọ́ wọn, tàbí nítorí wípé a rò pé àwọn ni wọ́n ń dí wa lọ́wọ́ ìgbéga.

márùn-ún tí wọ́n kó owó jọ láti ra mọ́tò. Ohun tí wọ́n ṣe ní ọdún márùn-ún alẹ́ ọjọ́ kan ni wọ́n fẹ́ ni. Báwo ni wọ́n sì ṣe fẹ́ ní tìrẹ? Pẹ̀lú ìbọn, pẹ̀lú àdá, láti dúró lójú ọ̀nà wípé kí mọ́tò onímọ́tò kó sáà jẹ́ tìrẹ. Bí a tilẹ̀ pa ọmọdé tí ó wà nínú mọ́tò, tí a pa obìnrin, tí a pa ọkùnrin tí ó wà nínú mọ́tò, bí a ta ẹ̀jẹ̀ aláẹ̀ṣẹ̀ sílẹ̀ kí mọ́tò kí ó lè jẹ́ tiwa, Ọlọ́run rí ọ. Owó ẹ̀jẹ̀ kò ní ṣe iná. Bó o jẹun, àìsàn á dé nípa oúnjẹ tó o jẹ, nítorí owó tó o fi ra oúnjẹ yìí kì í ṣe owó ẹ̀tọ́. Bó jẹ́ ìyàwó ló fi fẹ́ irú owó bẹ́ẹ̀, àwọn tí wọ́n fẹ́ ìyàwó bẹ́ẹ̀ pẹ̀lú owó èrú wọn kì í gbádùn ìyàwó wọn. Ohunkóhun tó o ní, bó jẹ́ mọ́tò, bó jẹ́ ilé, tó o bá mọ irú àwọn èèyàn bẹ́ẹ̀ lọ béèrè lọ́wọ́ wọn, wọn kì í lè gbé irú ilé bẹ́ẹ̀. Ilẹ̀ tí wọ́n ta ẹ̀jẹ̀ sílẹ̀ láti rà tàbí láti ní, wọn kì í lè lo irú ilé lórí ilẹ̀ bẹ́ẹ̀ pẹ̀lú àlàáfíà. Ojú Ọlọ́run wò ọ́ níbikíbi tí o bá ń lọ. Ọ̀rọ̀ Ọlọ́run tọ Èlíjà wá wípé, dìde sọ̀kalẹ̀ lọ ìpàdé Ahabu ọba Ísírẹ́lì tí ó wà ní Samaria. Wò ó, ó wà ní ọgbà àjàrà Naboti, níbi tí ó sọ̀kalẹ̀ lọ láti jogún rẹ̀. Ìwọ́ ò sì wé fún un pé, báyìí ni Olúwa wí, ìwọ́ ti pa, ìwọ́ sì ti jogún pẹ̀lú. Ìwọ́ ò sì wé fún un pé, báyìí ni Olúwa wí, pé ní ibi tí ajá gbélá ẹ̀jẹ̀ Naboti ni àwọn ajá yóò lá ẹ̀jẹ̀ rẹ, àní tìrẹ. Ahabu sì wé fún Èlíjà pé, ìwọ́ rí mi, ìwọ́ ọ̀tá mi. Ó sì dáhùn pé, èmi rí ọ, nítorí tí ìwọ́ ti ta ara rẹ láti ṣe búburú níwájú Olúwa. Àwọn tí ọwọ́ wọn kò mọ́ ni a ń ṣe àlàyé rẹ̀ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Ọlọ́run. Nínú ìwé òwe ni a ń padà sí nísinsìnyí. Ìwé òwe orí ìkẹfà ẹsẹ̀ ìkẹtàdínlógún wípé, ojú ìgbéraga, ètè èké àti ọwọ́ tí ń ta ẹ̀jẹ̀ aláìṣẹ̀ sílẹ̀, àyà tí ń hùmọ̀ tàbí tí ń gbèrò tàbí tí ń ṣe àṣàrò, ohun búburú, ẹsẹ̀ tí ó yára ní ire sísá sí ìwà ìkà. Ẹlẹ́rìí èké tí ń sọ èké jáde, àti ẹni tí ń dá ìjà sílẹ̀ láàrin àwọn arákùnrin. Èyí ń sọ nípa àwọn tí wọ́n máa ń fọ ilé onílé, àwọn tí wọ́n máa ń gbọ́ ti eku sọ fún ẹyẹ gẹ́gẹ́ bí èdè wa, àwọn tí wọ́n máa ń dá ìjà sílẹ̀ láàrin ọkọ àti aya, àwọn àna yálà ní ti obìnrin tàbí ní ti ọkùnrin, tí wọ́n máa ń ya ìyàwó pẹ̀lú ọkọ rẹ̀, tàbí àwọn olùdáni ní ìmọ̀ràn, àwọn àlùfáà tí wọ́n máa ń pe ìyàwó wípé, ọkọ rẹ̀ ń fìyà jẹ ọ́ ni. Ó jẹ́ má gbàrú bẹ́ẹ̀ fún, tí wọ́n á sì dá ìjà sílẹ̀, tàbí tí wọ́n á sọ fún ìyàwó wípé, tàbí tí wọ́n á sọ fún ọkọ wípé, mo ń rí ìjáde ìyàwó rẹ, ó dàbí ẹni pé gbogbo owó Èkó tẹ ẹ ní, aṣọ lẹ fẹ́ fi rà tán, ìyàwó àpà tó gbé sílé, oúnjẹ, aṣọ nìkan ló mọ̀ rà. O sì sọ fúnrú ìyàwó yìí wípé, ẹni tó bá mówó délé ni wọ́n máa yìn, kò sì bójú tó dáadáa. Gbà tí olùdámọ̀ràn yìí, olùdá ìjà sílẹ̀ láàrin ọkọ àti ìyàwó, tí ó bá ti sọ bẹ́ẹ̀, ó di kí ojú ọkọ kí ó wà lókè,

0: DCLM Radio, your spiritual welfare is our concern.
1: Epistle ti Paul Apostle si awon ara Rome ori ikewa ara ife okan mi ati adura mi si Olorun fun Israel ni fun igbala won nitori mo gba eri won je pe won ni itara fun Olorun sugbon ki se gege bi imo nitori bi won ko ti mo ododo Olorun ti won si wo ona lati gbe ododo ara won kale won ko teriba fun ododo Olorun nitori Kristi ni opin ofin si ododo fun olukuluku eni ti o gbagbo mo se sa akowe re pe eni ti o ba se ododo ti se ti ofin yo ye nipa re sugbon ododo ti se ti igbagbo so bayi pe ma se wi ni okan re pe tani yo goke lo si orun eyi nini lati mu Kristi sokale tabi tani yo sokale lo si ogun eyi nini lati mu Kristi goke ti inu oku wa sugbon kini o wi oro na wa leti odo re ni enu re ati ni okan re eyi nini oro igbagbo ti awa n wa asu pe bi iwo ba fi enu re jewo Jesu ni Oluwa ti iwo si gbagbo ni okan re pe Olorun ji dide kuro ninu oku a o gba ola nitori okan ni a fi igbagbo si ododo enu ni a si fi jewo si igbala nitori iwe mimo wi pe enikeni ti o ba gbagbo oju ki yo ti nitori ko si iyato ninu Ju ati Eleni nitori Oluwa kan na loluwa gbogbo won o si po ni oro fun gbogbo awon ti nke pe nitori enikeni ti o ba sape oruko Oluwa ni a o gbala nje won wa ti se kepe eni ti won ko gbagbo won wa si ti se gbo eni ti won ko gburo re ri gbo won wa si ti se gbo lai si oniwasu won wa si ti se wasu bi ko se pe aran won gege bi ati ko pe ese awon ti n wasu irere alaafia ti dara to awon ti n wasu ihin ayo ohun rere sugbon ki se gbogbo won ni o gbo ti ihin rere nitori Isaiah wi pe Oluwa ta ni o gba ihin wa gbo nje nipa gbigbo ni igbagbo ti wa ati gbigbo nipa oro Olorun sugbon mo ni won ko wa gbo bi bee ni nitooto ohun won jade lo si gbogbo ile ati oro won si opin ile aye sugbon mo ni Israel ko wa mo bi Mose ni o ko wi pe emi o fi awon ti ki se eniyan mu yin jowu ati awon alaimoye eniyan ni emi o fi bi yin ninu sugbon Isaiah ti le laya o si wi pe awon ti ko wa mi ri mi awon ti ko bere mi ni a fi mi han fun sugbon nipa ti Israel ni o wi pe ni gbogbo ojo ni mo na owo mi si awon alaigboran ati alariwi si eniyan.
2: Ẹ jẹ́ kí a gbàdúrà. Bàbá wa àti Ọlọ́run wa, a dúpẹ́ lọ́pọ̀lọpọ̀ wípé a wá sí iwájú yín nísinsìnyí kí a ba lè jẹ oúnjẹ ẹ̀mí èyí tí múni dàgbà èyí tí funi lágbára kí a ba lè ní agbára àti okun láti dojú ìjà kọ ẹ̀ṣẹ̀ èṣù àti ayé àti wípé kí a ba lè ja àjàṣẹ́gun ní ìrìn àjò wa sí ìlú ọ̀run rere. Bí a ti wá lónìí, a ń gbàdúrà wípé ẹ ó kọ́ wa láti inú ọ̀rọ̀ yín, ẹ ó sì fún wa ní okun àti agbára, oore ọ̀fẹ́ àti iyì nítòótọ́, kí a ba lè gbé ìgbésí ayé èyí tí ó jẹ́ ìtẹ́wọ́gbà níwájú yín. A dúpẹ́ wípé ẹ ti gbọ́ ní orúkọ Jésù Kristì Olúwa wa. Lónìí, ẹ̀kọ́ wa wà nínú Kólósè orí kẹta ẹsẹ̀ ìkẹrìndínlógún àti ẹsẹ̀ ìkẹtàdínníogún. Kólósè orí kẹta láti ẹsẹ̀ ìkẹrìndínlógún. Ẹ jẹ́ kí ọ̀rọ̀ Kristì máa gbé inú yín lé ọ̀pọ̀lọpọ̀ nínú ọgbọ́n gbogbo, kí ẹ máa kọ́, kí ẹ sì máa gba ara yín ní ìyànjú nínú Sáàmù àti orin ìyìn àti orin ẹ̀mí. Ẹ máa fi oore ọ̀fẹ́ kọrin lé ọkàn yín sí Olúwa. Ohunkóhun tí ẹ̀yin bá sì ń ṣe lé ọ̀rọ̀ tàbí ní ìṣe, ẹ máa ṣe gbogbo wọn lé orúkọ Jésù Olúwa. Ẹ máa fi ọpẹ́ fún Ọlọ́run Bàbá nípasẹ̀ rẹ̀. Gbogbo ìwé Epístẹ́lì ti Pọ́ọ̀lù àti ti àwọn Apọ́stẹ́lì ìyókù ni wọ́n kún fún ẹ̀kọ́ àti ìtọ́ni lórí bí a ṣe lè gbé ìgbésí ayé onígbàgbọ́. Àwọn Apọ́stẹ́lì àti ìránṣẹ́ Ọlọ́run nínú ìjọ ti Májẹ̀mú Titun ni wọ́n mọ̀ wípé a gbé wọn dìde fún àṣepé àwọn ènìyàn mímọ́, fún ìfẹsẹ̀múlẹ̀ ati idagbasoke eya ara Kristi. Awon episteli ti a se ko won yi ni won kun fun eko fun awon omo Olorun, eko fun awon eniyan mimo. Nigbati eniyan ba ti di omo Olorun, o nfe eko opolopo ni ko mo we pe bi a ba di omo Olorun we pe ani lati ma ko eko bibeli. Oni a se ri we pe opolopo ni ko wa ni ki wa si eko ojo aje. O ye ki a mo we pe bi a ba ti di omo Olorun a se de ajogun pelu awon eniyan mimo. Eko se pataki fun wa. Eyi ni awon episteli yi ni won so fun wa we pe awon eniyan mimo won nilo eko ki se be nikan. Awon episteli ti a ni ti a ti fi fun wa ninu majemu titun won fi itoni fun awon ope. Won se atunse awon eko ti awon eniyan ti ni sugbon ti o je eko ti o lodi. Won si mu idaniloju wa fun awon ti okan won pororo. Won mu idayafo kuro. Won je ki a di eni ti o le mu okan le. Nitori be ni o se se pataki we pe ki a ma ko eko pataki awon eko ti a si nko ninu awon episteli won yi. Won o je ki awa ti a je onigbagbo awa ti a ti tele Kristi ki a ni aworan Kristi gege bi a ti ko wa ni ana nipa nini tabi sise alabapin aworan Olorun. Ti o ba wo awon episteli won yi daradara o ri wi pe won ko fi aye sile fun awon ero ogbon ti aye tabi itan aye baye yala ti awon Jew tabi ti awon keferi. Ohun ti awon nkan wonyi nko wa awon episteli wonyi won ko wa nipa iwa onigbagbo nipa bi a se le gbe igbesi aye Kristeni tooto ti iwa mimo yo wa ni igbesi aye wa ti a gbe igbesi aye ti o te Olorun Olorun. Eyi ni ati ka loni ninu ese ikerindinlogun ati iketadinlogun. A ma wo ohun meta pataki. Ikini oro Olorun ninu okan. Oro Olorun ninu okan. Awon elomiran won ni oro Olorun ninu ile sugbon won ko ni ninu okan won. Elomiran ti le sese ki o ka ni akasori sugbon won ko ni ninu okan won sugbon a fe wo oro Olorun ninu okan. Ikeji fifi ogbon ti emi si ise. Fifi ogbon ti emi si ise. Iketa ipinu ti o wa lehin awon ise wa. Eyi ni awon ipinu ti a ma ni ki a re we pe won ti awon ise wa lehin. Ikini je ki a wo oro Olorun ninu okan wa ki a tun ka Kolose ori keta ese ikerindinlogun. E je ki oro Kristi ki o ma gbe inu yin li opolopo ki a duro nibe na. E je ki oro Kristi ki o ma gbe inu yin li opolopo. O ti a n so fun ani yin a fi okan wa a fi se bi ile ti o ni ilekun. A si n so wipe ki a gba oro Olorun ni ki se gege bi alejo ni kan soso sugbon ki a gba oro Olorun si ile gege bi alabagbe pelu wa we pe ki a silekun fun oro Olorun ki o ba le wole. Wi pe ki a fi aye fun oro Olorun ki o ba le ma ba wa gbe. Wi pe awon ohun miran ti won ti joko si ori ijoko ni arin okan wa ki a je ki won ki o dide nitori pe oro Olorun ti o ga ju won lo. Oro Olorun ti o lagbara ju won lo. Oro Olorun ti o gbon ju won lo. Oro Olorun ti o ni itoni ju won lo. O fe wole nitori be awon ohun miran awon ero miran awon oro miran awon ise miran ti won ti fi okan wa se bugbe tele tele we pe ki a je ki won ki o jade ki a wa gba oro Olorun laye lati joko ninu okan wa. E je ki oro Kristi ma gbe inu yin. Eyi ti a so fun aye o nje ki o ye wa wi pe ipele ati okuta igun ile ti ojulowo ni igbesi aye Kristiani. ìgbésí ayé onígbàgbọ́. Bí a bá sì fẹ́ gbé ìgbésí ayé onígbàgbọ́, bí a bá fẹ́ ṣe rere, tí a fẹ́ ṣe dáradára, a ní láti mọ ọ̀rọ̀ Ọlọ́run, èyí tí ó ti ọ̀dọ̀ Kristi wá, nítorí pé Kristi ni òtítọ́, ìyè àti ọ̀nà. Ó sì yẹ kí a mọ̀ wípé bí a ò bá fẹ́ máa ṣubú, kí a máa kọsẹ̀ nínú òkùnkùn, a ní láti gba ìmọ́lẹ̀ nínú ọkàn wa, láàyè nínú ọkàn wa. Èyí ni ìmọ́lẹ̀ ayé tí í ṣe Jésù Kristi. Láti jẹ́ ẹni tí ó lágbára, ẹni tí ó lókun, ẹni tí ó rìn gẹ́gẹ́ bí ìrìn ìhìn rere, tí ó sì ń rìn gẹ́gẹ́ bí òdodo, a ní láti máa jẹ ọ̀rọ̀ Ọlọ́run nígbà gbogbo, nítorí wípé ọ̀rọ̀ Ọlọ́run òun ni ó ń jẹ́ ìyè. Èyí ni a fi ń sọ fún wa wípé ẹ jẹ́ kí ọ̀rọ̀ Ọlọ́run kí ó máa gbé inú yín lé ọ̀pọ̀lọpọ̀. O ní láti fi ààyè gba ọ̀rọ̀ Ọlọ́run, kí ọ̀rọ̀ Ọlọ́run kí ó tó lè máa gbé inú rẹ. Nítorí pé ọ̀rọ̀ Ọlọ́run kì í ṣe bí abẹ́rẹ́ tí a máa ń gún fún ọmọdé, tí a ó pe àwọn àgbàlagbà wípé kí wọn kí ó di ọmọdé yìí mú, kí a sì fi agbára àti ipa mú wọn láti gba abẹ́rẹ́ yìí, ọ̀rọ̀ Ọlọ́run kì í fi bẹ́ẹ̀ wọlé. Nítorí bẹ́ẹ̀, bí a ò bá gba ọ̀rọ̀ Ọlọ́run láàyè, kí a pè é wọlé, kí a kà á, kí a jẹ ẹ́, kí a fún un láàyè nínú ọkàn wa, ọ̀rọ̀ Ọlọ́run kì yóò lè ráyè nínú ọkàn wa. Nítorí bẹ́ẹ̀, ó ń bẹ̀ wá, ó sì ń rọ̀ wá wípé àwa ni a ní láti ṣílẹ̀kùn, àwa ni a ní láti lé àwọn nǹkan tí ó wà nínú ọkàn jáde, kí a sì gba ọ̀rọ̀ Ọlọ́run láti wọlé, kí ó ba lè máa bá wa gbé. Nínú ayé tí a wà yìí, ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ yàtọ̀ sí ọ̀rọ̀ Kristi ni a máa ń gbọ́. Àwọn ọ̀rọ̀ tí mú kí ọkàn pòróró, ọ̀rọ̀ tí ń tanni jẹ. Yàtọ̀ sí èyí, ọ̀pọ̀lọpọ̀ àwọn èké wòlíì ni wọ́n wà ní àrọ́wọ́tó wa, tí wọ́n máa ń sọ ọ̀rọ̀ tí kò mú èrè wá, ọ̀rọ̀ tí kì í ṣe ni láǹfààní, ọ̀rọ̀ tí máa ń múni ṣìnà. Èyí ni a fi ní láti gba ọ̀rọ̀ Ọlọ́run láàyè nínú ọkàn wa. Sàtánì pẹ̀lú èyí ni èṣù fún ara rẹ̀. Ó máa ń jẹ́ ẹni tí máa ń sọ kẹ́lẹ́kẹ́lẹ́ sínú ọkàn wa. Àwọn ọ̀rọ̀ tí ó lè gbéni ṣubú, àwọn ọ̀rọ̀ tí ó lè kọ́ni lẹ́sẹ̀, àwọn ọ̀rọ̀ tí ó lè mú kí àwọn ọmọ Ọlọ́run kí ó ṣìnà, tàbí tí ó lè mú kí àwọn tí wọ́n ṣẹ̀ṣẹ̀ ní ìgbàlà tí wọn ò tí ì dúró dáradára, tí ó lè jẹ́ kí wọn kí ó ṣìnà. Nítorí bẹ́ẹ̀ ni a ní láti gba ọ̀rọ̀ Ọlọ́run láàyè láti máa bá wa gbé, bí a bá fẹ́ ní okun, bí a bá fẹ́ ní ààbò. Ọ̀rọ̀ Ọlọ́run yìí ni a ní láti gbà láàyè nínú ọkàn wa. Èyí ni a fi ń sọ wípé ẹ jẹ́ kí ọ̀rọ̀ Kristi kí ó máa gbé inú yín lé ọ̀pọ̀lọpọ̀. A ń sọ wípé kí ó máa gbé inú wa. Èyí ni Bíbélì jẹ́ kí ó yé wa wípé inú ọkàn wa ni a ní láti gba ọ̀rọ̀ Ọlọ́run sí. Inú ọkàn wa ni ọ̀rọ̀ Ọlọ́run ní láti máa gbé. Jẹ́ kí a wo Deuteronomy orí kẹfà, ẹsẹ̀ ìkẹfà, àti ọ̀rọ̀ wọ̀nyí tí mo pa láṣẹ fún ọ lé òní kí ó máa wà lé àyà rẹ. Èyí ni lé ọkàn rẹ. Àwọn ọmọ Ísíráẹlì wọ́n ń lọ sí ilẹ̀ àwọn òmìràn, ilẹ̀ tí ó jẹ́ wípé àwọn dàbí ẹlẹ́ngà lójú àwọn tí wọ́n ń lọ bá, lójú àwọn ọba Jericho àti àwọn ọba mìíràn. Àwọn wọ̀nyí wọ́n ń lọ sí ilẹ̀ wọn. Àwọn ọba wọ̀nyí tí ó wà ní ilẹ̀ Kenani, ó ṣeéṣe kí wọn kí ó máa sọ̀rọ̀ tí ó lè dáyà foni, ọ̀rọ̀ tí ó lè banilẹ́rù, ọ̀rọ̀ tí ó lè jẹ́ kí ó dàbí ẹni wípé kí a padà síbi tí a ti ń bọ̀. Ṣùgbọ́n Ọlọ́run sọ fún ọ wípé àti ọ̀rọ̀ wọ̀nyí tí èmi pa láṣẹ fún yín lé òní kí ó máa wà lé àyà yín, kí ó máa wà lé àyà rẹ. Nítorí bẹ́ẹ̀, ó yẹ kí ó yé wa wípé bí Filistini tilẹ̀ ń sọ̀rọ̀, bí Goliati bí ó tilẹ̀ ń sọ̀rọ̀, bí àwọn olùgbé Kenani bí wọ́n tilẹ̀ ń sọ̀rọ̀, bí àwọn ara Hiti tàbí àwọn ara Jebusi tàbí àwọn kèfèrí bí wọ́n tilẹ̀ ń sọ̀rọ̀, ohun kan láì gbọ́dọ̀ má ṣe fún wa. Kí a má fi etí sí ohun tí àwọn kèfèrí ń sọ, kí a má fi etí sí ohun tí àwọn ẹlẹ́ṣẹ̀ ń sọ, kí a má fi etí sí ohun tí àwọn ọ̀tá ń sọ, kí a má fi etí sí ohun tí àwọn àjòjì sí ìhìn rere ohun tí wọ́n ń sọ, kí a má fi etí sí ohun tí àwọn apẹ̀yìndà tí wọ́n ń sọ, kí a má fi etí sí ohun tí àwọn ọmọ onínàkúnàá ti won ti rin jina rere si ijoba run ke ma fe ti so ti won so oro olorun oro ti an gbo oro inu bibeli oro ti o ni iye oro ti o ni agbara oro ti o ni imisi oro ti o ni ireti oro ti o ni alafia oro ti o ni awon ileri lati odo olorun wa oro yi ni ki o ye ki a fi eti si ati oro won yi ti mo pa lase fun o le oni ki o ma wa le aya re bi a ba se yi a o ri wi pe a o ni isegun bi a ba se yi a o ri wi pe agbara yo wa ninu wa bi a ba se yi a o ri wi pe a o le ma rin irin ododo a o le wa ni iwa mimo sugbon bi a ba nro awon oro miran bi o ba je awon oro miran ni o wa ni o kan aya wa awon oro won yi o daju won o gbe wa sugbo ye kin fo ni apere boya o ti ni ore abani dese tele tele gege bi obirin omokunrin yi o se je eni ti ejo rin rin kunrin ti ejo nse ife ku fe tele tele sugbon o ti di onigbagbo nisinsin yi bi o ti di onigbagbo nisinsin yi omokunrin yi o tun ko iwe ranse si o tun so awon oro ife ku fe we pe ke tun jo ma rin irin ti ko bojumo ke tun jo ma rin papo bi o ba ronu si awon ileri ti o nse fun o awon ti o nso fun o awon oro ife ku fe ti o nso o daju wi pe o subu sugbon bi o ba feti si bi o ba je ki oro olorun ki o ma gbe inu okan re oro kristi ki o ma gbe inu okan re o je asegun o le bori esu o le bori idanwo o se se iwo ti o je okunrin ki o je wi pe enikan ti wa ti ejo rin rin kunrin tele tele sugbon o ti ju sile nitori wi pe o ti di omo olorun bi o iru eni be bi o ba wa ba o o se se ki o ma so oro idewo tabi oro idanwo bi o ba feti si awon oro won yi awon oro won yi won lagbara lati gbe osubu sugbon bi o ba ko awon oro won yi sile ti o feti si oro olorun ti o nronu lori oro olorun ti o nsasaro lori oro olorun oro olorun ti o ronu si yi yo fun ni agbara yo fun ni okun yo se je ki o je akoni ninu igbagbo wo orin dafidi ori ogofa dinkan orin dafidi ori ogofa dinkan okan esan ese ikokanla oro re ni mo pamọ le aye ami ki emi ki o ma ba se si o oro re ni mo pamọ le aye ami ki emi ki o ma ba se si o bi o ba je olopa ti o se je eni ti o wa ni ihirere o ti ni igbala o si mo oro olorun o fe ma gba owo eyin tabi owo abetele bi o ba feti si oro awon olopa miran ti won o ti di atun bi o se se ki o pada seyin o se se ki o be si ni ko awon ebi ti o ti po sile ki o be si ni ko won je owo eyin ti o ti ko sile ki o be si ni gba sugbon oro re li mo pamọ le aya mi ki emi ki o ma ba se si o se se ki o je iyawo.

bí ẹ ọba ṣọra ọrọ a máa jáde láti ẹnu wa láìsí wípé a ń ṣe àbójútó ohun tí a ń sọ. Ṣùgbọ́n bí oníkálukú ìkíní sí ẹnìkejì bí ó bá ti bẹ̀bẹ̀ wípé kí a parí àwọn ọ̀rọ̀ yìí, bí o bá ń ronú sí àwọn nǹkan tí ìyàwó rẹ sọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ àbí o ń ronú sí nǹkan tí ọkọ sọ tẹ́lẹ̀tẹ́lẹ̀, ọ̀rọ̀ yìí ò ní parí. O máa dá ẹ̀ṣẹ̀ jù bẹ́ẹ̀ lọ ni. Ìbínú yóò dé, àràn kan yóò dé, kí a máa nodì, kí a máa fẹ́ kí ara wa yóò dé, tàbí kí a máa rìn láàrin ilé gẹ́gẹ́ bí èkùsí ológbò yóò jẹ́ ìwà irú àwọn ènìyàn bẹ́ẹ̀. Ṣùgbọ́n bí o bá lé àwọn ọ̀rọ̀ wọ̀nyí jáde kúrò nínú ọkàn rẹ, bí o bá gba àwọn ọ̀rọ̀ èdè àìyedè nínú ọkàn rẹ, bí o bá gba ọ̀rọ̀ Ọlọ́run láàyè nínú ọkàn rẹ, ọ̀rọ̀ Ọlọ́run tí ó ní kí a dáríji ara wa, kí a fẹ́ràn ara wa, kí a tẹríba fún ọkọ, kí a tọ́jú ìyàwó wa, kí a tẹríba fún àwọn tí ó jù wá lọ, kí a ní ìrẹ̀lẹ̀ ẹnìkan sí ẹnìkejì. Bí ó bá jẹ́ ọ̀rọ̀ yìí ni a ń gbé yẹ̀wò ní ìgbà gbogbo, ọ̀rọ̀ rẹ ni mo pamọ́ lé àyà mi kí èmi kí ó má baà ṣẹ̀ sí ọ. Bí ó bá jẹ́ ọ̀rọ̀ yìí ni a ń ronú lé, a ó rí wípé ọ̀rọ̀ yìí yóò fún alágbára láti rin ìrìn òdodo àti láti rí wípé kò sí ìkórira, kò sí ẹ̀ṣẹ̀ ní ìgbésí ayé wa. Yẹ kí a wo Róòmù 10:8. Ṣùgbọ́n kìlì ó wí, ọ̀rọ̀ náà wà létí ọ̀dọ̀ rẹ, lé ẹnu rẹ, àti lé ọkàn rẹ. Èyí ni ọ̀rọ̀ ìgbàgbọ́ tí àwa ń wàásù. Ó ní ó yẹ kí ọ̀rọ̀ kí ó wà lé ọkàn wa, kí ó sì wà lé ẹnu wa. Ọ̀rọ̀ ìgbàgbọ́ tí àwa ń wàásù, gẹ́gẹ́ bí a bá ti ń gbọ́ ìwàásù, kò yẹ kí a jẹ́ kí ó gba etí ọ̀tún wọlé, kí ó gba ti òsì jáde. Ó yẹ kí a tò ó jọ sí ọkàn wa. Ọ̀rọ̀ ìgbàgbọ́ tí à ń wàásù, ọ̀rọ̀ ìgbàlà tí à ń wàásù, ọ̀rọ̀ ìyè ẹnipẹ̀kun tí à ń wàásù, ọ̀rọ̀ ìwà mímọ́ tí à ń wàásù, ó yẹ kí ó wà nínú ọkàn wa, ó yẹ kí ó wà lé ẹnu wa. Ọ̀rọ̀ tí a ń gbọ́ ní ọjọ́jọ́ ajé, ọ̀rọ̀ tí a ń gbọ́ ní ọjọ́bọ̀, ọ̀rọ̀ tí a ń gbọ́ ní ọjọ́ Àìkú, ọ̀rọ̀ tí a ti gbà sínú kásẹ́ẹ̀tì tí à ń gbọ́ ní ìgbà gbogbo, ó yẹ kí a tò wọ́n jọ sí ọkàn wa. Èyí ni yóò jẹ́ kí a gbé ìgbésí ayé òdodo, kí a sì máa rìn déédéé níwájú Olúwa, níwájú Ọlọ́run. Nínú Deuteronomy 8:3, ó sì rẹ̀ ọ́ sílẹ̀, ó sì fi ebi pa ọ́, ó sì fi mánà bọ́ ọ, tí ìwọ kò mọ̀, bẹ́ẹ̀ ni àwọn bàbá rẹ kò mọ̀, kí ó lè mú ọ mọ̀ pé ènìyàn kò ti pa oúnjẹ nìkan wà láàyè bí kò ṣe nípa gbogbo ọ̀rọ̀ tí ó ti ẹnu Olúwa jáde lè ènìyàn wà láàyè. Bí ẹ sọ̀rọ̀ tí a kà yìí bí ó bá yé wa, a ó dín àkókò tí a ń lò ní ibi iṣẹ́, ní ilé ìtajà, a ó dín kù díẹ̀ kí a lè wá sí ẹ̀kọ́ bíbélì ní ọjọ́ ajé. Bí ohun tí a kà yìí bí ó bá yé wa, bí a bá jẹ́ kí Ọlọ́run kí ó kọ́ ọ sínú ọkàn wa, a ó dín ìrìnkèrindò tí a ń rìn nínú ayé, a ó dín ikù. Mo fẹ́ lọ sí abúlé, mo fẹ́ lọ sí yìí, mo fẹ́ lọ sí ọ̀hún. Èyí tí ó ń jẹ́ kí a pa ẹ̀kọ́ ọjọ́ ajé, tí ó ń jẹ́ kí a pa wọ́n jẹ, a ó dín wọn kù, a ó wà láti gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run. Bí ohun tí a kà yìí bí ó bá yé wa dáradára, a ó palẹ̀ mọ́ ọjà tí a ń tà ní àkókò tí ó yẹ, a ó wà láti gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run. Jẹ́ kí n tún kà á sí ọ létí bí mo ti ń là á yé ọ. Ó sì rẹ̀ ọ́ sílẹ̀, ó sì fi ebi pa ọ́. Ohun tí a ń sọ fún wa níhìn-ín ni wípé Ọlọ́run dín oúnjẹ ti ara kù, ebi pa wá díẹ̀, kí a bá lè fi àyè sílẹ̀ fún ọ̀rọ̀ Ọlọ́run, nítorí òun ni oúnjẹ ẹ̀mí. Mo fẹ́ kí o wo ara rẹ gẹ́gẹ́ bí ènìyàn mẹ́ta tí ó wà papọ̀ sí ojú kan. Ènìyàn nípa ti ara, ènìyàn ti ọkàn, ènìyàn ti ẹ̀mí. Ó ṣeéṣe kí ó má yí ọ, ó yí Ọlọ́run. Ṣùgbọ́n tẹ́tí sílẹ̀, nínú àwọn ènìyàn mẹ́ta yìí, ó ń fi oúnjẹ fún ti ara ní ìgbà gbogbo. Ó ń bọ́ ara yìí ní ìgbà gbogbo, ní ẹ̀ẹ̀mẹ́ta lójúmọ́, ní ọjọ́ méje ní ọ̀sẹ̀, èyí jẹ́ ní 121 ní ọ̀sẹ̀ kan.

bọ́ ara ṣeṣe àpẹẹrẹ tí mo ń ṣe fún ọ yìí fetí sílẹ̀ dáradára ẹni mẹ́ta ni ó wà ní iwájú rẹ ẹnìkan nínú àwọn mẹ́ta yìí ó fún wọn lóúnjẹ ní ìgbà mọ́kànlélógún ní ọ̀sẹ̀ ẹni ìkejì ó fún ní oúnjẹ ní ẹ̀ẹ̀kan ṣoṣo ní ọ̀sẹ̀ nítorí wípé ọjọ́ àìkú nìkan ni àwọn ẹlòmíràn ni wọ́n ń wá sí ilé ìjọsìn láti gbọ́ ọ̀rọ̀ ọlọ́run ọjọ́ ajé wọn ò sí níhìn-ín ọjọ́ àlàmísì èyí tí í ṣe ọjọ́bọ̀ wọn ò sí níhìn-ín oúnjẹ ẹ̀ẹ̀kan ṣoṣo ni à ń fún irú ẹni bẹ́ẹ̀ ìkẹta a ò tilẹ̀ fún ní oúnjẹ kankan rárá sọ fún mi gbàtí èyí tí ó fi èyí tó jẹ́ arọ́pò fún ara ó ń dàgbà èyí tí a fún ní oúnjẹ ẹ̀ẹ̀kan ṣoṣo lọ́sẹ̀ kò ní pẹ́ kù èyí tí a ò fún ní oúnjẹ rárá ńkọ́ ìkú ti dé ó yẹ kí a mọ̀ wípé ara ọkàn àti ẹ̀mí ó yẹ kí a máa bọ́ wọn ara kí a bọ́ pẹ̀lú oúnjẹ tí a ń jẹ tí a ń fi sẹ́nu ọkàn àti ẹ̀mí wa kí a máa bọ́ pẹ̀lú àdúrà tí a ń gbà pẹ̀lú ìsìn tí a ń sìn pẹ̀lú orin ẹ̀mí tí a ń kọ pẹ̀lú ọ̀rọ̀ ọlọ́run tí a ń jẹ pẹ̀lú ọ̀rọ̀ ọlọ́run tí a ń fà sínú ọkàn wa ní ìgbà gbogbo ṣùgbọ́n bí a bá tilẹ̀ ní kí a wá ní ọjọ́ ajé àti ọjọ́ bọ̀ àti ọjọ́ ìsinmi ẹ̀ẹ̀mẹ́ta lọ́sẹ̀ ṣé ẹ̀ẹ̀mẹ́ta yìí pọ̀ jù nígbà tí ó jẹ́ wípé ẹ̀ẹ̀mẹ́ta lójoojúmọ́ ni a ń bọ́ ara ó yẹ kí a fi àtúnṣe sí àwọn nǹkan tí a ń ṣe ó yẹ kí a rí wípé a ń bọ́ ẹ̀mí àti ọkàn wa pẹ̀lú oúnjẹ yìí jẹ́ kí n tún kà á fún ọ lẹ́ẹ̀kan sí i ó sì rẹ̀ ọ́ sílẹ̀ ó sì fi ebi pa ọ́ ó sì fi mánà bọ́ ọ kí ìwọ kí ó lè mọ̀ bẹ́ẹ̀ ni tí ìwọ kò mọ̀ bẹ́ẹ̀ ni àwọn bàbá rẹ kò mọ̀ kí ó lè mú ọ mọ̀ pé ènìyàn kò ti pa oúnjẹ nìkan wà láàyè bí kò ṣe nípa gbogbo ọ̀rọ̀ tí ó ti ẹnu olúwa jáde lé ènìyàn wà láàyè bí a bá fẹ́ wà láàyè ní tòótọ́ ó yẹ kí a lè rí wípé a ń jẹ oúnjẹ ti ẹ̀mí oúnjẹ ìyè a sì fi ọ̀rọ̀ ìyè yìí a ń fi bọ́ ara wa ní ìgbà gbogbo báwo ni a ṣe lè ṣe èyí àwọn ẹlòmíràn orin dáfídì nìkan ni wọ́n máa ń kà wọ́n máa ń rò wípé dáfídì jẹ́ ẹni tí ó mọ ọlọ́run ó jẹ́ ẹni tí ó la inú mi ní kọjá ó jẹ́ ẹni tí ó la ìpọ́njú kọjá ó jẹ́ ẹni tí ó wà ní ipò ọ̀pọ̀lọpọ̀ gẹ́gẹ́ bí bàbá gẹ́gẹ́ bí ọba gẹ́gẹ́ bí jagunjagun gẹ́gẹ́ bí ẹni tí ó wà ẹni tí ó ń sá káàkiri tí ọ̀tá ń lé káàkiri gẹ́gẹ́ bí ẹni tí ó ní ìṣẹ́gun gẹ́gẹ́ bí ẹni tí ó ní àwọn ọmọ gẹ́gẹ́ bí ẹni tí ó sin olúwa gẹ́gẹ́ bí ẹni tí ó jọ́sìn gẹ́gẹ́ bí ẹni tí a pè ní ẹni bí tinú ọlọ́run nítorí àwọn ohun àmúyẹ yìí tí ó wà ní inú dáfídì àwọn ẹlòmíràn wọn kì í ka nǹkan mìíràn bí kò ṣe orin dáfídì nìkan ṣoṣo ṣùgbọ́n a sọ fún wa níhìn-ín ní apá tí ó gbẹ̀yìn nínú ẹsẹ̀ ìkẹta ó ní bí kò ṣe nípa gbogbo ọ̀rọ̀ tí ó ti ẹnu olúwa jáde lé ènìyàn wà láàyè èyí jẹ́ wípé kì í ṣe orin dáfídì nìkan ni ó yẹ kí a máa kà gbogbo ọ̀rọ̀ tí ó ti ẹnu olúwa jáde àwọn ẹlòmíràn ní tiwọn nǹkan tí wọ́n máa ń kà ní ìwé òwe wọn kì í ka nǹkan mìíràn ìwé òwe wọn ni nítorí sọlọmọnì tí ó kọ ìwé òwe yìí òun ni ọlọ́run fún ní ọgbọ́n ọgbọ́n tí a kò fún àwọn ènìyàn ṣáájú rẹ̀ tí a kò sì fún àwọn ẹlòmíràn lẹ́yìn tirẹ̀ yàtọ̀ sí jésù kristi ọmọ bíbí ọlọ́run nìkan ṣoṣo nítorí bẹ́ẹ̀ lóòrọ̀ lọ́sàn-án lálẹ́ ìgbàkigbà tí wọ́n bá fẹ́ ka bíbélì ìwé òwe nìkan ni wọ́n ń kà àwọn ẹlòmíràn nǹkan tí wọ́n ń kà ni àwọn bíi samueli àwọn bíi chronicle àwọn bíi chronicle àwọn bíi àwọn ìwé àwọn ọba wọn ni nítorí ọ̀pọ̀lọpọ̀ ìrírí ni ó wà nínú àwọn ìwé wọ̀nyí nítorí bẹ́ẹ̀ ni wọ́n ṣe ń ka àwọn ìwé bẹ́ẹ̀ wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ ogun jíjà ọ̀pọ̀lọpọ̀ ọgbọ́n mẹ̀bẹ́mẹ̀yẹ tí a fi jagun tí a fi ṣẹ́gun ni ó wà nínú àwọn ìwé wọ̀nyí nítorí bẹ́ẹ̀ èyí nìkan ni àwọn máa ń kà àwọn ẹlòmíràn ní tiwọn òfin mẹ́wàá tí ó wà nínú ìwé ẹtí mose kọ nínú exodo àti ní deuteronomy èyí nìkan ni wọ́n máa ń kà ní tiwọn àwọn ẹlòmíràn tilẹ̀ sọ pé àwọn ò tilẹ̀ ní fi nǹkan wọ̀nyí ṣe àwọn ìwé wòlíì nítorí pé àwọn wòlíì wọ̀nyí lè ṣí lójú láti mọ̀ kí ni ìfẹ́ ọlọ́run láti mọ̀ kí ni ìṣípayá tí wọ́n ní láti òkè wá nítorí bẹ́ẹ̀ isaiah tàbí
Ezekiel tabi Jeremiah tabi Daniel tabi Hosea tabi Joel ni awon ma nka ni ti won sugbon an so fun wa wi pe gbogbo oro ti o ti enu Oluwa jade eyi ni o mu ki a wa laaye awon elomiran o je mo wi pe won ki ka majemu lai lai majemu titun ni won ma nka ni ti won won ma fe wo igbese aye Jesu oro ti Jesu Christ so ise iyanu ti o se won atele lo si Galilee nibi ti a tin ka won atele lo si Jericho nibi ti a tin ka won atele lo si Jerusalem nibi ti a tin ka won ki ka gbogbo oro Olorun won so wi pe an fe mo nipa Jesu si o mo wi pe ati e ti an ka lati majemu lai lai gbogbo won ni o so nipa Jesu Christi awon elomirin so wi pe Jesu papa o so fun awon omo ehin re wi pe opolopo oni mo ni lati so ti n ko ti so fun yin nitori e ko ti le gba won nisinsin yi sugbon nigba ti emi mimo ba de yo fi oyi ohun gbogbo yi eyin nitori be won mo we pe episteli won yi ti ako ako nipa imisi emi olorun nipa be episteli nikan ni awon ka awon ki e ka nkan miran awon elomiran iwe ifihan nikan ni won joko ti won ka ti won yewo won ni Jesu papa ti so nipase angeli ni fun Johanu we pe awon nkan wonyi ni ohun ti ko le sala isele ni lolo nitori be iyi nikan ni awon nkan sugbon ohun ti olorun je ki o di mo fun ani we pe ki se apa kan bibeli ni o ye ki a ma ka ni igba gbogbo o ye ki a ma ka gbogbo bibeli ohun so fun a wi pe bi ko se nipa gbogbo oro ki se majemu lai lai nikan ki se majemu titun nikan gbogbo oro ti o ti enu Oluwa jade nipasẹ bayi ni a o wa laaye bi o ba wo bi a se nse nihin ninu ijo wa o ri we pe bi a ba nko eko ninu Kolose bi a se nse le oni bi a ti nko eko ninu Kolose ori keta ese ikerindinlogun ati ese iketadinlogun be ni a n lo sinu majemu titun be ni a n lo sinu majemu lailai be ni a n lo kaakiri si awon oro ti a ti pese sile fun wa lati odo Olorun wa bayi ni Olorun fe ki a se bi a ba ti nko eko ni apa kan a o tun ma fi awon apa miran ninu bibeli a fi ma di won a fi ma se alaye won a fi ma se itumo won ki ohun gbogbo ti o ti enu Olorun wa ki o ba le je anfani fun enikokan wa ye ki a wo Jobu ori iketalelogun ese ikejila Jobu ori iketalelogun ese ikejila beni emi ko pada seyin kuro ninu ofin enu re emi pa oro enu re mo ju ofin inu mi lo bi aban so nipa ofin ti inu iwo ti o ba je eni ti o gbo Yoruba dara dara o mo we pe a nso nipa ohun jije bi enikan ba bi o ba nfe be enikan nise bi o ba so wi pe jo je kin lo toju ofin tinu mi na bi o ba so wi pe ki lo nso fun mi a so wi pe o ki se omo ka ro ojire ni ohun ti mo so ni wi pe mo fe lo jeun wi pe ofin inu nfa mi ofin inu so wi pe nisisin mu lati dawo gbogbo duro kin lo mu ofin tinu se e ni wi pe ki o lo jeun bi o ba ka yi ohun ti o so ni wi pe emi pa oro re oro enu re mo ju ounje ti o se pataki fun mi mo pa ofin olorun mo ju ounje lo ohun ti a so yi o je ohun ti o se pataki popo o ye ki a mo we pe ounje ti ara ikan oro olorun ti emi ikan awon elomiran ti oro yi ti ye dara dara won ma nso fun a we pe lai si oro olorun ko si ounje aaro e ni wo pe ki won ki o to jeun laaro ohun ti won o koko se ni pe won o ni akoko idakeje akoko ti won o ka oro olorun akoko ti won o gbadura nitori pe won fe lati je ki oro olorun ki o wa ni akoko awon elomiran won ma nse ju bayi lo awon elomiran ti won ma nse ni we pe awon cassette ti ati ni sile ti ati waasu oro olorun sile bi won ba njeun yala looro tabi losan tabi lale won fi cassette yi won fi sibe bi won ti njeun ti won bo ara be ni won tun bo emi pelu onje yi pelu oro olorun
àwọn ẹlòmíràn ó ṣeéṣe kí ó jẹ́ pé bíbélì tí a ti kà ní èdè Yorùbá ni wọ́n wá sí ọ̀dọ̀ àwọn tí wọ́n ń bá wa tọ́jú káṣẹ́ẹ̀tì ni wọ́n wá ra àwọn káṣẹ́ẹ̀tì wọ̀nyí kí ó ba lè jẹ́ wípé bóyá wọ́n ń wẹ̀ ní ilé ìwẹ̀ tàbí wọ́n ń jẹun wọ́n á fi àwọn káṣẹ́ẹ̀tì yìí sínú ibi tí kinní yìí yóò ti máa jáde kí wọn kí ó ba lè máa gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run ní ìgbà gbogbo àwọn arákùnrin wa àwọn arábìnrin wa tí ó ti ń ṣe bẹ́ẹ̀ tí ó jẹ́ wípé láàárọ̀ wọn ní àkókò ìdákẹ́jẹ́ wọn ka bíbélì wọn a gbàdúrà bí wọn jẹun wọn a fi káṣẹ́ẹ̀tì ọ̀rọ̀ Ọlọ́run wọn a fi sí ibi tí wọn ti lè máa gbọ́ káṣẹ́ẹ̀tì yìí bí wọn wẹ̀ lọ́wọ́ wọn a ṣe bẹ́ẹ̀ irú àwọn wọ̀nyí ni a rí pé wọn di alágbára àwọn ni wọn di akọni nínú ìgbàgbọ́ àwọn ni wọn di ajagun ṣẹ́gun ní ìrìn àjò wa bí a ti ń lọ sí ọ̀run ṣùgbọ́n àwọn tí kò lè ṣe bẹ́ẹ̀ àwọn tí wọn jẹ́ ọ̀lẹ àwọn tí wọn kì í ka bíbélì àwọn tí wọn ò tiẹ̀ mọ májẹ̀mú titun yàtọ̀ sí májẹ̀mú láéláé gbogbo ìdánwò tí ó ń wá láti ọwọ́ èṣù ni ó ń bì wọ́n ṣubú nítorí bẹ́ẹ̀ ẹ jẹ́ kí ọ̀rọ̀ kristi kí ó máa gbé inú yín lé ọ̀pọ̀lọpọ̀ báwo ni èyí yóò ṣe ṣeé ṣe ó márùn-ún ni ìkíní kí a ka ọ̀rọ̀ Ọlọ́run ìkejì kí a gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run ìkẹta kí a rí i wípé a ń làkàkà láti ní òye ohun tí à ń kà nínú ọ̀rọ̀ Ọlọ́run ìkẹrin kí a rí wípé a ń ṣàṣàrò nínú ọ̀rọ̀ Ọlọ́run ìkarùn kí a rí wípé ohun tí a ń kà ohun tí a ń gbọ́ ohun tí a ní òye rẹ̀ ohun tí a ń ṣàṣàrò nínú rẹ̀ a mú u sí ìṣe bí a bá ń ṣe bẹ́ẹ̀ a ó rí wípé a ó di alágbára nínú Ọlọ́run jẹ́ kí a padà lọ sí Kólósè orí kẹta ẹsẹ̀ ìkẹrìndínlógún kí a rí wípé ọ̀rọ̀ Ọlọ́run tí a ń sọ nípa rẹ̀ yìí ó ń sọ ni di ọlọ́gbọ́n ó ń fún wa ní ọgbọ́n ọgbọ́n ti ẹ̀mí wo Kólósè orí kẹta ẹsẹ̀ ìkẹrìndínlógún ẹ jẹ́ kí ọ̀rọ̀ kristi kí ó máa gbé inú yín lé ọ̀pọ̀lọpọ̀ nínú ọgbọ́n gbogbo nínú ọgbọ́n gbogbo ọ̀rọ̀ Ọlọ́run ní máa fúnni lé ọgbọ́n jẹ́ kí a wò ó bí ọ̀rọ̀ Ọlọ́run ṣe máa fúnni lé ọgbọ́n nínú Tímótì kejì orí kẹta ẹsẹ̀ ìkẹẹ̀ẹ́dógún àti pé láti ìgbà ọmọdé ni ìwọ ti mọ ìwé mímọ́ tí ó lè sọ ọ́ di ọlọ́gbọ́n sí ìgbàlà ọlọ́gbọ́n sí ìgbàlà nípasẹ̀ ìgbàgbọ́ nínú Kristi Jésù ọ̀rọ̀ Ọlọ́run ni jẹ́ kí a mọ ọ̀nà ìgbàlà ọ̀rọ̀ Ọlọ́run ni ó jẹ́ kí ó yé wa wípé gbogbo ènìyàn ni ó ṣàtìṣẹ̀ tí ó sì ti kùnà ògo Ọlọ́run ọ̀rọ̀ Ọlọ́run ni ó jẹ́ kí a mọ̀ wípé gbogbo ẹni tí a bí láti inú obìnrin ẹlẹ́ṣẹ̀ ni ọ̀rọ̀ Ọlọ́run ni ó jẹ́ kí a mọ̀ wípé a bí wa nínú ẹ̀ṣẹ̀ a mu ẹ̀ṣẹ̀ gẹ́gẹ́ bí ẹni momi a ń jẹ ẹ̀ṣẹ̀ gẹ́gẹ́ bí ẹni jẹun tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run ni ó jẹ́ kí a mọ̀ wípé àwọn ìràwọ̀ pàápàá wọn kò mọ̀ wọn kò pé níwájú Ọlọ́run kí a má tó sọ nípa ọkùnrin nípa ẹnikẹ́ni tí a bí nínú obìnrin nípa bẹ́ẹ̀ ni a fi mọ̀ wípé ọ̀rọ̀ Ọlọ́run jẹ́ kí a mọ̀ wípé ẹlẹ́ṣẹ̀ ni ẹnìkọ̀ọ̀kan wa ni a ti jẹ́ láti àkókò ìbí wa kì í ṣe bẹ́ẹ̀ nìkan ọ̀rọ̀ Ọlọ́run ni ó jẹ́ kí a mọ̀ ni ó fún wa ní ọgbọ́n láti rí wípé àbá àti gbogbo owó wa fún tálákà èyí kò fún wa ní ìgbàlà wípé kò sí ohunkóhun tí a lè ṣe nípa iṣẹ́ òdodo ara wa wípé a ò lè ní ìgbàlà ọ̀rọ̀ Ọlọ́run ni ó jẹ́ kí a mọ̀ wípé wò ó ọ̀dọ́ àgùntàn Ọlọ́run ẹni tí ó kó ẹ̀ṣẹ̀ ara ayé lọ àti wípé a ó pe orúkọ rẹ̀ ní Jésù nítorí òun ni ó gba àwọn ènìyàn rẹ̀ là kúrò nínú ẹ̀ṣẹ̀ wọn ọ̀rọ̀ Ọlọ́run ni ó jẹ́ kí a mọ̀ wípé bí a bá wo ọ̀dọ́ àgùntàn Ọlọ́run bí a bá kọ ẹ̀ṣẹ̀ wa sílẹ̀ bí a bá jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ wa bí a bá sì kọ̀ wọ́n sílẹ̀ bí a bá rọ̀ mọ́ Jésù Kristì kí a sì gba iṣẹ́ orí igi àgbélébò gbọ́ fún ẹnì kọ̀ọ̀kan wa wípé a ó ní ìgbàlà ọ̀rọ̀ Ọlọ́run ni ó sọ wá di ọlọ́gbọ́n sí ìgbàlà nípasẹ̀ ìgbàgbọ́ nínú Jésù kì í ṣe bẹ́ẹ̀ nìkan ọ̀rọ̀ Ọlọ́run ni ó jẹ́ kí a mọ̀ wípé ọgbọ́n tí a ń sọ nípa rẹ̀ tí a lè ní nínú Ọlọ́run wípé ọgbọ́n yìí yóò jẹ́ kí a borí èṣù yóò jẹ́ kí a borí ẹ̀ṣẹ̀ yóò jẹ́ kí a borí àwọn tí ó ń ṣe inú ni bíni sí wa ṣé o mọ̀ wípé lákòókò Jésù Kristì nígbà tí àwọn ọ̀tá tí wọ́n wá tí wọ́n fẹ́ ká ọ̀rọ̀ mọ́ ọ lẹ́nu tí wọ́n fẹ́ fi wọn ìdẹ́kùn tí wọ́n fẹ́ fi mú un ọ̀rọ̀ tí ó ń sọ ni wọ́n fi ń sọ wípé a kò rí ọlọ́gbọ́n ẹnikẹ́ni kò sọ̀rọ̀ bí èyí rí òun pàápàá sì ti fún wa ní ìlérí wípé bí a bá tẹ̀lé òun kí a sì ń jẹ́ kí ọ̀rọ̀ òun kí ó wà nínú ọkàn wa wípé òun ó fún wa ní ọgbọ́n kí àwọn ọ̀tá wa
àwọn tí ń ṣe lòdì sí wa àti àwọn tí ń ṣe núnibíni sí wa tí wọn kì yóò lè fi borí wa wo Lúùkù orí kọkànlélógún ẹsẹ̀ ìkẹẹ̀dógún Lúùkù orí kọkànlélógún ẹsẹ̀ ìkẹẹ̀dógún nítorí tí èmi ò fún yín lé ẹnu àti ọgbọ́n tí gbogbo àwọn ọ̀tá yín kì yóò lè sọ̀rọ̀ òdì sí tí wọn kì yóò sì lè kò lójú bí ọ̀rọ̀ Jésù Kristì bí ó bá wà nínú ọkàn wa bí ó bá wà nínú ẹ̀mí wa tí a tò wọ́n jọ tí ó kan àyà wa a rí wípé ní àkókò inú níbí ni bí àwọn ọ̀tá tilẹ̀ dìde sí wa ọ̀rọ̀ yìí ni yóò fún wa ní ọgbọ́n ọgbọ́n ọlọ́run yóò sì jẹ́ kí a lè borí àwọn ènìyàn wọ̀nyí orin dáfídì orí ọgọ́fà dín kan orin dáfídì orí ọgọ́fà dín kan ẹsẹ̀ ọgọ́rùn dín méjì àti ẹsẹ̀ ọgọ́rùn dín kan nípa àṣẹ rẹ ìwọ mú mi gbọ́n ju àwọn ọ̀tá mi lọ nítorí tí ó wà pẹ̀lú mi láéláé ní ẹsẹ̀ ọgọ́rùn dín kan èmi ní iyì ju gbogbo àwọn olùkọ́ mi lọ nítorí pé ẹ̀rí rẹ ni ìṣàrò mi nítorí bẹ́ẹ̀ ọ̀rọ̀ ọlọ́run ni ó fún wa ní ọgbọ́n ó jẹ́ kí a gbọ́n ju àwọn ọ̀tá wa lọ ó jẹ́ kí a gbọ́n ju àwọn tí ń ṣe núnibíni sí wa ó jẹ́ kí a gbọ́n ju àwọn tí ó tilẹ̀ ń gbìyànjú láti máa fún wa ní ìmọ̀ tiwọn tàbí àbá tiwọn nítorí bẹ́ẹ̀ ó yẹ kí ọ̀rọ̀ ọlọ́run kí ó kún inú ọkàn wa kí a tò wọ́n jọ sí òkan àyà wa kí ó ba lè fún wa ní ọgbọ́n ṣùgbọ́n ọgbọ́n tí a ń sọ nípa rẹ̀ kì í ṣe ọgbọ́n ti ayé kì í ṣe ọgbọ́n ti àwọn ẹlẹ́ran ara tí wọn ò ní ẹ̀mí ọlọ́run a ń sọ nípa ọgbọ́n ti ẹ̀mí èyí tí ó tún ìwà wa ṣe èyí tí ó jẹ́ kí a mọ bí a ti ń rìn bí a ti ń sọ̀rọ̀ àti ìwà tí a ń hù gẹ́gẹ́ bí onígbàgbọ́ jẹ́ kí a wo Deuteronomy orí kẹrin ẹsẹ̀ ìkarùn-ún àti ìkẹfà Deuteronomy orí kẹrin ẹsẹ̀ ìkarùn-ún àti ìkẹfà wò ó èmi ti kọ́ yín ní ìlànà àti ìdájọ́ bí olúwa ọlọ́run mi ti pàṣẹ fún mi pé kí ẹ̀yin kí o lè máa ṣe bẹ́ẹ̀ ní ilẹ̀ náà níbi tí ẹ̀yin ń lọ láti gbà á nítorí náà ẹ pa wọ́n mọ́ kí ẹ sì máa ṣe wọ́n nítorí pé èyí le ọgbọ́n yín ọ̀rọ̀ ọlọ́run ni ọgbọ́n wa kì í ṣe ìtàn àròsọ kì í ṣe ìtàn láti ọ̀dọ̀ àwọn kẹfìrí kì í ṣe àwọn òwe ìbílẹ̀ ṣùgbọ́n ọ̀rọ̀ ọlọ́run ni ọgbọ́n wa ọ̀rọ̀ ọlọ́run ni yóò fún wa ní ọgbọ́n àti òye láti mọ bí a ti ń rìn bí a ti ń ṣe bí a ti jẹun bí a ti gbé ẹbí dúró àti bí a ti tọ́jú ẹbí ọ̀rọ̀ ọlọ́run ni ó máa dà wá lóye irú ìwà tí ó yẹ kí onígbàgbọ́ hù ìrìn tí ó yẹ kí onígbàgbọ́ kí ó rìn ọ̀rọ̀ ọlọ́run ni fúnni ní ọgbọ́n nínú Jákọ́bù orí kẹta Jákọ́bù orí kẹta ẹsẹ̀ ìkẹtàdínlógún àti ẹsẹ̀ ìkejìdínlógún ṣùgbọ́n ọgbọ́n tí ó ti òkè wá àkọ́ mọ́ a sì ní àlàáfíà a ní ìpamọ́ra kì í sì ṣòro láti bẹ̀ a kún fún àánú àti fún èso rere lé àìsí ègbè àti lé àìsí àgàbàgebè èso òdodo lé à ń gbìn lé àlàáfíà fún àwọn tí ń ṣiṣẹ́ àlàáfíà bí a bá rí ẹnikẹ́ni tí ó sọ wípé òun gbọ́n ṣùgbọ́n tí kò sí ní ìwà mímọ́ èyí tí ìṣe ọgbọ́n ọlọ́run nítorí ọgbọ́n tí ó ti òkè wá àkọ́kọ́ mọ́ ohun àkọ́kọ́ tí a mọ̀ nípa ọgbọ́n tí ó ti òkè wá ni wípé a jẹ́ kí a ní ìwà mímọ́ ìwà òdodo a jẹ́ kí a máa rìn déédéé ẹni tí ó bá ní ọgbọ́n àtòkè wá kì í ṣe ọgbọ́n oníkópani ọgbọ́n alágídí ọgbọ́n ajínilẹ́sẹ̀ ọgbọ́n ẹni tí ó lè jalè ṣùgbọ́n tí
ohun gbogbo ti o mu lati inu oja wa o sese ki a ma ri ogbon ti o ti oke wa o je ogbon ti ti je ki a wa ni iwa mimo akoko mo ki se be nikan a si ni alaafia eni ti o ba so wi pe ohun je ologbon sugbon ti ko le pa alaafia inu ebi mo ti ko le pa alaafia mo ninu ijo ti ko le pa alaafia mo ninu laarin awon ore e ki se ogbon olorun eni ti o ba so wi pe ohun ni ogbon sugbon ti o nko eyin ore si ore ti o nda ile onile ti o ndaru eni ti o so wi pe ohun ni ogbon sugbon ti o bi iyawo re ninu ni igba gbogbo eyi ki se ogbon atoke wa ogbon ti o ti oke wa a ma funi ni alaafia ani ipamora eni ti o so wi pe ohun ni ogbon sugbon ti ko ni ifarada ti ko ni ipamora eyi ki se ogbon ti o ti oke wa ki soro lati be elomiran a so wi pe ohun ni ogbon bi a ba se ki je ki gbebe iru eni be ki se eni ti o ni ogbon olorun akun fun anu ati fun eso rere le si egbe le si agabagebe ohun ti a pe ni egbe nihin ni wo pe ki gbe elese si alaise ki se eni ti o je oju saju eniyan sugbon lai si egbe ati lai si agabagebe iru eni be ani eso dodo ani alaafia yi ni ogbon olorun eni a fi so wi pe ogbon olorun a je ki a mo iwahu a je ki a mo bi onigbagbo bi a se rin ati ohun ti o ye ki onigbagbo ki o ma se wo efeso ori karun ki a wo ise ti ogbon olorun se ni igbese aye wa efeso ori karun lati ese ikedogun nitori na ekiyesi lati ma rin ni iwa pipe ki ki se bi alai logbon sugbon bi awon ologbon bi abaje ologbon a wa ni iwa pipe a o rin irin ododo a o ni amuye ti mu ni lo si orun amuye ti si mu lo si orun ni iwa mimo lai si iwa mimo ko si eni ti o le ri olorun ese ikerindinlogun e ma ra igba pada nitori gbogbo le awon ojo ohun ti a n so ni wi pe eni ti o ba ni ogbon olorun ti o ni oro olorun ki yoo ma fi akoko sofo a n fi akoko sofo bi a ba n lo si ile ijo bi a ba n lo si ile sinima bi a ba n lo si ile tete a n fi akoko sofo ni akoko ti o ye ki a fi ka bibeli akoko ti o ye ki a fi toju ebi akoko ti o ye ki a wa le enu ise akoko ti o ye ki a ma se ijere okan a fi n ta tete iru eni bee ki se eni ti o je ologbon eni ti o je ologbon a ma ra igba pada nitori buburu le awon ojo nitori naa e ma se je alailoye alailogbon sugbon e ma moye ohun ife oluwa ohun ti ife oluwa ja si eni ti o ba je ologbon yio ma moye ohun ti o je ife olorun ohun ti olorun fe ki a se ese ikejidinlogun e ma si se mu e ma si se mu waini le amupara eyi ninu eyi ti rudurudu wa sugbon e kun fun emi ranti wipe awon kan ni a n so nipa ogbon olorun eni ti o ba je omuti ti o n kun fun oti waini nigba gbogbo o je alailogbon e ma si e si ma ba ara yin soro ninu saamu ninu orin iyin ati orin emi e ma korin ki e si ma korin didun le okan yin si olowa e ma dupe nigba gbogbo fun gbogbo ninu olorun lowo olorun ani baba le oruko jesu kristi oluwa wa e ma teriba fun ara yin ninu iberu olorun awon nkan wonyi ni ise awon ologbon ologbon nipa ti emi wo ninu kolose ori keta ese ikerindinlogun e je ki oro olorun oro kristi ma gbe inu yin le opolopo ninu ogbon gbogbo kini ogbon yi kini yo se ni igbesi aye wa ki e ma ko kẹsì máa gbara yín níyànjú bí a bá ní ọgbọ́n ọlọ́run a ó máa kọ́ àwọn ẹni tí kò mọ ẹ̀kọ́ ọ̀rọ̀ ọlọ́run tó wa ṣé o ti mọ̀ nípa àtúnṣe ó kọ́ àwọn ẹlòmíràn bí o bá ní ọgbọ́n ọlọ́run ṣé o ti mọ̀ nípa ìgbàlà ó kọ́ àwọn ẹlòmíràn bí o bá ní ọgbọ́n ọlọ́run ṣé o ti mọ̀ nípa bí a ti wọṣọ gẹ́gẹ́ bí onígbàgbọ́ bí a ti sọ̀rọ̀ gẹ́gẹ́ bí onígbàgbọ́ ṣé o mọ̀ nípa bí a ti gbé ilé dúró lórí ọ̀rọ̀ ọlọ́run
àwa obìnrin tí a ti lóye bí a ti ń tọ́jú ọkọ bí a ti ń tọ́jú ọmọ bí a bá ní ọgbọ́n ọlọ́run a ó kọ́ àwọn tí ó ṣẹ̀ṣẹ̀ ṣe ìgbéyàwó kí àwọn pàápàá kí ó ba lè mọ bí ilé ti tòrò àwa tí a jẹ́ ọkùnrin bí a bá ní ọgbọ́n ọlọ́run tí a sì ti gbéyàwó fún ọjọ́ pípẹ́ díẹ̀ a ó kọ́ àwọn tí wọ́n ṣẹ̀ṣẹ̀ gbéyàwó a ó máa gbà wọ́n ní ìyànjú èyí ni ọgbọ́n ọlọ́run ó ní a ó máa kọ́ ara wa a ó sì máa gba ara wa ní ìyànjú nínú sáàmù àti orin ìyìn àti orin ẹ̀mí ẹ máa fi oore ọ̀fẹ́ kọrin lé ọkàn yín sí olúwa a rí àwọn ẹlòmíràn bí a bá wà nínú ilé ìsìn wọn ó kàwé gbéra bí a bá ń kọrin bí a bá ní ọgbọ́n ọlọ́run a ó máa kọ orin láti inú ọkàn wa jáde sí olúwa orin ìyìn orin ẹ̀mí orin tí ó ní ìtumọ̀ orin tí gbéni dúró orin tí múni tẹ̀síwájú nínú ọ̀nà ìhìn rere yìí ni a ó máa kọ bí a bá rí ẹnikẹ́ni tí ń kọ orin ayé orin tí kìí ṣe orin ẹ̀mí orin tí kìí gbéni dúró orin tí tún fa ọkàn wa padà sínú ayé àti ijó tí fa ọkàn padà sínú ayé èyí kìí ṣe pẹ̀lú ọgbọ́n ọlọ́run ṣùgbọ́n kí ọ̀rọ̀ kristi kí ó máa gbé inú yín lé ọ̀pọ̀lọpọ̀ lé ọgbọ́n gbogbo kí a máa kọ́ kí ẹ sì máa gbára yín ní ìyànjú nínú sáàmù èyí ni orin dáfídì tàbí nínú orin ìyìn àti orin ẹ̀mí àti kí ẹ máa fi oore ọ̀fẹ́ kọrin lé ọkàn yín sí olúwa ìkẹta ó wà nínú ẹsẹ ìkẹtàdínlógún ìpinnu tí ó wà lẹ́yìn àwọn ìṣe wa ohun tí ó yẹ kí ó jẹ́ ìpìlẹ̀ fún àwọn gbogbo tí à ń ṣe ó ní ohunkóhun tí ẹ̀yìn bá sì ń ṣe lé ọ̀rọ̀ tàbí ní ìṣe ẹ máa ṣe gbogbo wọn ní orúkọ jésù olúwa ẹ máa fi ọpẹ́ fún ọlọ́run bàbá nípasẹ̀ rẹ̀ ohunkóhun tí ẹ̀yìn bá sì ń ṣe ní ilé tàbí ilé òde láàrin ẹbí tàbí láàrin àwọn ọ̀rẹ́ ohunkóhun tí ẹ̀yìn bá sì ń ṣe láàrin àwọn onígbàgbọ́ tàbí láàrin àwọn aláìgbàgbọ́ ohunkóhun tí ẹ̀yìn bá sì ń ṣe ní ibi iṣẹ́ tàbí ní inú ìjọ ohunkóhun tí ẹ̀yìn bá sì ń ṣe nígbà tí a wà láàrin àwọn aláìgbàgbọ́ tàbí nígbà tí a wà láàrin àwọn onígbàgbọ́ ohunkóhun tí ẹ̀yìn bá sì ń ṣe ìbàjẹ́ láàrin ọ̀sẹ̀ tàbí ní ọjọ́ ìsinmi ohunkóhun tí ẹ̀yìn bá sì ń ṣe ẹ máa ṣe é gẹ́gẹ́ bí fún ògo ọlọ́run àti kí a máa ṣe ní orúkọ jésù olúwa wa èyí ni ìpinnu tí ó yẹ kí ó wà nínú ẹnìkọ̀ọ̀kan wa ìgbésí ayé tí kò ní irú ìpinnu báyìí ó dàbí ènìyàn tí kò ní ọpọlọ bí a bá rí ènìyàn kan tí kò ní ọpọlọ kò mọ àkókò àti jókòó àkókò àti dìde àkókò àti jẹun àkókò bí a ti wọṣọ bí a ti rìn bí a ṣe é ṣe nǹkan pẹ bí ọmọ lúàbí kò mọ irú nǹkan bẹ́ẹ̀ irú ẹni tí ó ń gbé ìgbésí ayé rẹ̀ láì ní ìpinnu kí a kà nínú ẹsẹ̀ ìkẹtàdínlógún yìí ó dàbí ọkọ̀ ojú omi tí kò ní ìtọ́kọ̀ tàbí ó dàbí mọ́tò ayọ́kẹ́lẹ́ ṣùgbọ́n tí kò ní atukọ̀ ó dàbí ilé tí kò ní ìpìlẹ̀ ó dàbí àwọn akẹ́kọ̀ọ́ ṣùgbọ́n tí kò sí olùkọ́ ó dàbí àwọn ọmọ ogun ṣùgbọ́n tí kò ní balógun ó yẹ kí a mọ̀ wípé ìgbésí ayé wa bí a bá fẹ́ dé ìbúté rere ó yẹ kí a mọ̀ wípé ìgbésí ayé wa ní láti ní ìpinnu ìpinnu kan yìí ni ó sì ṣe pàtàkì wípé ohunkóhun tí ẹ̀yìn bá ń ṣe ní ọ̀rọ̀ tàbí ní ìṣe kí a máa ṣe gbogbo wọn ní orúkọ jésù kristi olúwa wẹ́sẹ̀ ìkẹtàlélógún ohunkóhun tí ẹ̀yìn bá sì ń ṣe ẹ máa fi tọkàntọkàn ṣe é gẹ́gẹ́ bí fún olúwa kì í ṣe fún ènìyàn nínú kọ́rìntì kínní orí kẹwàá kọ́rìntì kínní orí kẹwàá ẹsẹ̀ ìkọkànlélọ́gbọ̀n nítorí náà bí ẹ̀yìn bá ń jẹ tàbí bí ẹ̀yìn bá ń mu tàbí ohunkóhun tí ẹ̀yìn bá ń ṣe ohunkóhun tí ẹ̀yìn bá ń ṣe ẹ máa ṣe gbogbo wọn fún ògo ọlọ́run èyí ni ó yẹ kí ó jẹ́ ìpinnu ẹnìkọ̀ọ̀kan wa wípé ohun gbogbo tí à ń ṣe ní ọ̀rọ̀ ní ìṣe ní ìrìn níbikíbi ní àkókò kákòókò yálà ní ìbẹ̀rẹ̀ ọdún tàbí ní òpin ọdún tàbí ní àárín ọdún nínú ìjọ tàbí níbikíbi tí a bá ti bá ara wa ògo ọlọ́run ni ó yẹ kí ó máa jẹ́ ìlépa wa kì í ṣe wípé kí a máa fẹ̀ tàbí kí a máa gbéraga tàbí kí a máa gbé ara wa sókè bí ó bá jẹ́ wípé ohun tí a ń ṣe láti fẹ̀ a ń ṣe láti gbé ara wa sókè èyí kì í ṣe ìfẹ́ ọlọ́run irú nǹkan bẹ́ẹ̀ yóò mú ẹ̀ṣẹ̀ lọ́wọ́ níwájú olúwa ṣùgbọ́n ohunkóhun tí a ń ṣe ní ibikíbi
ni akoko ka koko ni igba ki igba o ye ki a mo wi pe ohun gbogbo ti a nse wonyi won wa ogun olorun ni kan soso e je ki a dide duro ki a ba olorun soro ati gbo oro olorun loni ipinu wo lo mu se o fe ma to oro olorun jo sinu okan re o fe ma ka ni igba gbogbo o fe ma je gege be ni jeun o fe ma ri wi pe oro olorun wa ninu okan re o si fun oni ogbon ti o je ki o ma rin ki o ma se gege bi eko oro olorun o si fun oni igbala o bo lowo ese o rin dede o rin ni iwa mimo ki o ba le ni ohun amuye ki mo ni lo si orun o si re pe ipinu yi lati ma wa lati ma gbe fun ogun olorun ni kan soso ni o wa ni igbese aye re gbadura so fun olorun ki o ba le fun oni ogbon ti o ye ore ofe ti o ye ki oro olorun ki o ba le je aje monu fun o ki oro olorun ki o ba le ma so ni igba gbogbo so fun olorun bi o ti re pe o ti je alapara tele tele o ti je apara ati ma ka oro olorun ni igba gbogbo ati ma gbo oro olorun ni igba gbogbo mu ipinu loni wi pe gbogbo awon ijapara wonyi o mo ko ni igbese aye re ati lati sinsin lo o ri we pe o rin o se fun ogo olorun gege bi ikoni oro olorun ni kan soso

pẹ̀lú Kristi nínú Ọlọ́run. Ó jẹ́ wípé Jésù ni olùgbàlà wa, Jésù ni àbò wa, Jésù ni aṣáájú wa. Òun ni ó sì lọ pèsè àyè sílẹ̀ fún wa lé ọ̀run, àti fi wá pamọ́ pẹ̀lú Kristi nínú Ọlọ́run. Jẹ́ kí a wo kíkún tí a ní nínú Kristi. Kíkún tí a ní nínú Kristi. Mo tún ka Kólósè oríkejì ẹsẹ̀ ìkẹwàá. A sì ti ṣe yín ní kíkún nínú rẹ̀, dúró níbẹ̀. A sì ti ṣe yín ní kíkún nínú rẹ̀. Mo fẹ́ kí o wo àpèjúwe yìí bí abárìkànga omi, tí a sì ní korobá tí ó jẹ́ wípé ó ṣòfò. Bí a bá fẹ́ pọn omi, tí a fẹ́ kí omi yìí kí ó kúnnu garawa tí a fẹ́ bu omi sí, a ó ju korobá tàbí garawa yìí, a ó ju ó sínú kànga. Ó ṣeéṣe kí korobá yìí kí ó wà lórí kànga. Nítòótọ́, ó ní ìdàpọ̀ pẹ̀lú kànga yìí, ṣùgbọ́n kò ní ẹ̀kúnrẹ́rẹ́ omi. Ṣùgbọ́n nígbà tí a bá mi korobá yìí, tí a jẹ́ kí ó wọ inú omi lọ, tí ó wọ inú omi dé ìsàlẹ̀, bí a bá fẹ́ fà á sókè, a rí wípé ohun tí a jù sínú kànga ó kún fún omi. Bákan náà ni kí a tó mọ Kristi, kí a tó wà nínú Kristi, Kristi dàbí kànga omi iyè. Bí o bá rántí nínú Yohánù orí kẹrin, nígbà tí Jésù Kristi tí ó ń bá obìnrin kan ara Samaria sọ̀rọ̀, wọ́n sọ̀rọ̀ nípa kànga omi. Jẹ́ kí a kà á láti ẹsẹ̀ ìkẹfà, Yohánù orí kẹrin. Kànga Jákọ́bù sì wà níbẹ̀, nítorí náà bí ó ti rẹ Jésù tán nítorí ìrìn rẹ̀, bẹ́ẹ̀ ni ó jókòó létí kànga. Ó sì jẹ́ ìwọ̀n wákàtí kẹfà ọjọ́. Obìnrin kan ara Samaria sì wá láti pa omi. Jésù sì wí fún un pé, fún mi mu, nítorí àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ ti lọ sí ìlú lọ ra oúnjẹ. Nígbà náà ni obìnrin ara Samaria náà wí fún un pé, èyí ti rí, tí ìwọ fi tí ṣe Júù fi ń bèrè ohun mímu lọ́wọ́ mi, èmi ẹni tí ṣe obìnrin ara Samaria, nítorí tí àwọn Júù kì í bá àwọn ara Samaria lò pọ̀. Jésù dáhùn, ó sì wí fún un pé, ìbá ṣe pé ìwọ mọ ẹ̀bùn Ọlọ́run àti ẹni tí ó wí fún ọ pé fún mi mu, ìwọ ìbá sì ti bèrè lọ́wọ́ rẹ̀, ohun ìbá sì fi omi èyè fún ọ. Obìnrin náà wí fún un pé, ọ̀gbẹ́ni, ìwọ kò ní nǹkan tí ìwọ ò fi fa omi, bẹ́ẹ̀ ni kànga náà jìn, níbo ni ìwọ gbé ti rí omi èyè náà? Ẹsẹ̀ kẹtàlá, Jésù dáhùn, ó wí fún un pé, ẹnikẹ́ni tí ó bá mu nínú omi yìí, òrùn gbẹ yóò sì tún gbẹ, ṣùgbọ́n ẹnikẹ́ni tí ó bá mu nínú omi tí èmi ó fi fún, òrùn gbẹ kì yóò gbẹ mọ́ láé, ṣùgbọ́n omi tí èmi ó fi fún yóò di kànga omi nínú rẹ̀, tí yóò máa sun sí iyì àìnípẹ̀kun. Níhìn ni Jésù Kristi ti ṣe àpẹẹrẹ wípé òun dàbí omi kànga omi, wípé bí ẹnikẹ́ni bá wá sínú Kristi, kí a tó mọ Kristi, a dàbí ládùúgbò tàbí bí garawa tó ṣòfò. A kò ní iyì, a kò ní àlàáfíà, a kò ní ìdáríjì, a kò ní ìrètí ọ̀run, a ṣòfò, a kò ní ẹ̀bùn ọ̀run ní ìgbésí ayé wa. Ṣùgbọ́n bí a bá ti wá sínú Kristi, tí a rì wá bọ inú kànga omi iyè, ó dájú wípé a ó kún pẹ̀lú omi iyè láti inú Kristi. Bí o bá padà sí Kólósè orí kejì ẹsẹ̀ ìkẹwàá, ó yẹ kí ó yé ọ nísinsìnyí. A sì ti ṣe yín ní kíkún nínú rẹ̀, nígbà tí a ti wọ inú Kristi, nígbà tí a ti jẹ pẹ̀lú Kristi, a ti gbàgbọ́ nínú Kristi, a ti ṣe wá lọ́kan pẹ̀lú Kristi. Nígbà tí a ti wọ inú Kristi, a ní kíkún nínú rẹ̀. Ohun gbogbo tí ó yẹ kí ó jẹ́ tiwa nínú Kristi, òun ni a fi wé omi tí ó wà nínú kànga. Bí a bá gbàdúrà, bí a bá gbàgbọ́, bí a bá wà pẹ̀lú Kristi nígbà gbogbo, a ó ní kíkún wa nínú rẹ̀. Jẹ́ kí n

àwọn ẹsẹ̀ ọlọ́run pọ̀ kí ó lè yí ọ dáradára nínú éfésù orí kìíní ẹsẹ̀ ìkẹta olùbùkúnlé ọlọ́run àti bàbá jésù kristu olúwa wa ẹni tí ó ti fi gbogbo ìbùkún ẹ̀mí nínú àwọn ọ̀run bùkún wa nínú kristi èyí ni à ń pè ní kíkún wa nínú kristi ó ti fi gbogbo ìbùkún ẹ̀mí a kò fi ọ̀kan sílẹ̀ ohun gbogbo tí ó yẹ fún wa gẹ́gẹ́ bí ìgbàlà ohun gbogbo tí ó yẹ wá gẹ́gẹ́ bí ìsọdi mímọ́ ohun gbogbo tí ó yẹ wá nínú ìjọba ọlọ́run gẹ́gẹ́ bí agbára ẹ̀mí mímọ́ ohun gbogbo tí ó yẹ wá gẹ́gẹ́ bí agbára tí ó lè lé àrùn àti àìsàn lọ ní ìgbésí ayé wa agbára tí túni sílẹ̀ agbára tí dání ní ìdè gbogbo rẹ̀ pátápátá ni a sọ wípé a ti fún wa ní gbogbo ìbùkún ẹ̀mí láti inú àwọn ọ̀run nínú kristi jésù nítorí bẹ́ẹ̀ ó yẹ kí a mọ̀ wípé kíkún wa inú kristi ló wà àwọn ohun tí ó yẹ kí ó jẹ́ tiwa a ó rí wọn gbà nínú kristi kí a wo pétérù kejì orí kìíní pétérù kejì orí kìíní ẹsẹ̀ ìkẹta àti ẹsẹ̀ ìkẹrin kí a rí àpèjúwe kíkún wa nínú kristi pétérù kejì orí kìíní ẹsẹ̀ ìkẹta bí agbára rẹ̀ bí ọlọ́run ti fún wa lí ohun gbogbo tí í ṣe ti iyè àti ti ìwà bí ọlọ́run nípa ìmọ̀ ẹni tí ó pè wá nínú ògo àti ọlá ńlá rẹ̀ ó ń sọ níyìn wípé gẹ́gẹ́ bí agbára ọlọ́run ti rí ó ti fún wa ní ohun gbogbo èyí ni ó jẹ́ kíkún wa nínú kristi bí a bá ń fẹ́ ìwòsàn kò tún lẹ́tọ̀ fún wa láti lọ sí ìdí òrìṣà wípé ìwòsàn wà nínú kristi bí a bá ń fẹ́ àlàáfíà kò tún lẹ́tọ̀ fún wa láti lọ sí ibojì tàbí sínú ayé àlàáfíà wa wà nínú kristi bí a bá ń fi agbára kò tún lẹ́tọ̀ fún wa láti lọ sí ìjìnlẹ̀ òkùnkùn tàbí àwọn ẹgbẹ́ òkùnkùn nítorí wípé agbára tí a nílò ó wà nínú kristi ó ti fún wa ní ohun gbogbo tí í ṣe ti iyè àti ti ìwà bí ọlọ́run bí a bá ń fi agbára láti borí ẹ̀ṣẹ̀ agbára láti gbé ìgbésí ayé òdodo agbára láti ní ìwà mímọ́ ohun gbogbo tí ó yẹ wá ohun gbogbo tí yóò pèsè wá sílẹ̀ tí ó múra wá sílẹ̀ fún ọ̀run rere a ti fi wọ́n fún wa nínú kristi tún wò ó lẹ́ẹ̀kan sí bí agbára rẹ̀ bí ọlọ́run ti fún wa lí ohun gbogbo tí í ṣe ti iyè àti ti ìwà bí ọlọ́run nípa ìmọ̀ ẹni tí ó pè wá nípa ògo àti ọlá ńlá rẹ̀ ẹsẹ̀ ìkẹrin nípa èyí tí ó ti fi àwọn ìlérí rẹ̀ tí ó tóbi púpọ̀ tí ó sì ṣe iyebíye fún wa ó ti fi àwọn ìlérí tí ó tóbi púpọ̀ àti àwọn ìlérí tí ó ṣe iyebíye ó ti fi wọ́n fún wa pé nípa àwọn ìlérí wọ̀nyí wípé nípa ìwọ̀nyí ni kí ẹ̀yin kí ó lè di alábàápín nínú ìwà ọlọ́run nígbà tí ẹ̀yin bá ti yọ kúrò nínú ìbàjẹ́ tí ń bẹ nínú ayé nípa ìfẹ́kúfẹ̀ẹ́ àwọn ẹsẹ̀ ọ̀rọ̀ ọlọ́run wọ̀nyí wọ́n jẹ́ kí ó yé wa wípé títò wa ó wà nínú kristi wípé ànító àti àníṣẹ́kù nípa ti ẹ̀mí àti nípa ti ara wípé ó wà nínú kristi kí a kankan sọ wípé ohun gbogbo tí a nílò nípa ti ara nípa ti ẹ̀mí gbogbo nǹkan wọ̀nyí ni a ti pèsè sílẹ̀ fún wa nítorí wípé kíkún wa wà nínú kristi kí a mú wọn ní ọ̀kọ̀ọ̀kan ìgbàlà wa jẹ́ pípé nínú kristi kò sí ohun mìíràn tí ènìyàn lè ṣe tàbí tí áńgẹ́lì lè ṣe tàbí tí mose tí ó ti kọjá lọ tàbí ẹlòmíràn tí ń bọ̀ wá tí ó lè ṣe nípa ìgbàlà wa kìkì wípé kí a ronú pọ̀dà kí a gba jésù kristi ló wa gbọ́ a ó sì gbà wá là nítorí bẹ́ẹ̀ jẹ́ kí ó yẹ wípé ìgbàlà wà nínú kristi bí o bá gbàdúrà bí o bá kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀ bí o bá gba jésù kristi ló wa gbọ́ a ó gba ọkàn rẹ là kì í ṣe bẹ́ẹ̀ nìkan ṣoṣo a rí wípé lẹ́yìn ìgbà tí a bá ti ní ìgbàlà ìwà mímọ́ ìsọdi mímọ́ ni a ti pèsè sílẹ̀ fún wa nínú kristi jésù ẹ̀jẹ̀ rẹ̀ ni máa sọni di mímọ́ ẹ̀jẹ̀ rẹ̀ ni máa mú kí ọkàn wa kí ó funfun láúláú nínú éfésù orí karùn-ún ẹsẹ̀ ìkẹtàdínlọ́gbọ̀n kí òun kí ó lè mú wá sọ́dọ̀ ara rẹ̀ bí ìjọ tí ó lé ògo lí àìní àbàwọ́n tàbí àléébù kan tàbí irú nǹkan báwọn nì ṣùgbọ́n kí ó lè jẹ́ mímọ́
ati aini alaini aboku wepe bi eba fe isodi mimo wepe ki okan wa emi wa inu wa ki o di mimo patapata ari wepe ninu Kristi ni awon nkan woyi ni won je ti wa wepe a le so wa di mimo bi abato Olorun wa nipa igbagbo ninu Kristi ki se be ni kan soso bi eba fi agbara agbara ti emi asopon wepe eyin o gba agbara nigbati emi mimo ba bale yin agbara fun ise esin Olorun yo je ti wa bi abato Olorun wa nipase Jesu Kristi bi o ba je pe ani aisan ni ago ara wa o ye ki a mo wepe nipa ina Kristi ni amuwa larada nitori be bi a ba wa si ese agbelebo ti a ti so fun Olorun wepe a nfe ki gbogbo aisan ki o kuro ni igbesi aye wa bi a ba gba Olorun gbo o daju pe a o mu wa larada bi o si je wepe a nfe ipese ni igbesi aye wa ohun gbogbo ti o ye fun wa ohun gbogbo ti o ye wa ni a ti fi pamo ninu Kristi fun olukuluko wa ninu Filipi ori kerin Filipi ori kerin ese ikokandilogun sugbon Olorun mi yo pese ni kikun fun gbogbo aini yin gege bi oro re ninu ogo ninu Kristi Jesu o ti ale lati mo ni wo pe iba se igbala ni ninu Kristi nikan le ati le ri tabi isodi mimo nipasẹ Kristi nikan soso lati le ri tabi agbara emi mimo nipasẹ Kristi nikan soso lati le ri tabi anfe iwosan ni bi a ba gbadura ni oruko Jesu a o ri tabi anfe ipese ni igbesi aye wa we pe Olorun yo pese ni kikun fun gbogbo aini wa ninu gege bi oro re ninu ogo nipasẹ Kristi tabi ninu Kristi o ye ki o ye wa we pe ohun gbogbo ti Olorun ri we pe anilo ninu aye ati ni ayeraye ni ati fi pamọ fun wa ninu Kristi bawo ni kikun yi bawo ni o se le je ti wa eyi ni o mu wa lo si akori keta ki a wo Kolose lekan si ori keji ese ikewa a se ti se yin ni kikun ninu re a se ti se yin ni kikun ninu re ki o ye wa we pe opolopo ni o ma nlo si ilesin ti won si ti nlo lati igba ewe fun ojo pipe sugbon ti o je wipe igbala Kristi ko je ti won sibe sibe an fi ye wa wipe a ti se wa ni kikun ninu re awon miran papa won wa si ijo wa nihin sugbon kikun ninu Kristi gbogbo ibukun atorun wa ninu Kristi ko je ti won kini se ohun ti o fa ni wipe won ko ni imo awon ohun ti o ye ki o je ti wa won ko si le gbadura agbayori ki won ki o ni suru titi a o fi bukun won lati oke wa tabi o je wipe won je ole won se imele ninu adura agbegba tabi ki o je wipe aigboran wa ni igbesi aye won sugbon bi a ba le mu aigboran kuro ti a mu ese kuro ti a mu imele nipa ti adura agbegba ti a mu kuro ti a si ni imo ti o peye ninu oro Olorun o daju wipe awon ohun ti o ye ki o je ti wa ninu Kristi a o fi won fun wa nitori a ti se yin ni kikun ninu re kini ohun ti a le fi eyi we tabi kini a ri eyi si nigba ti a ti se wa ni kikun ninu re ti o je wipe ohun gbogbo ibukun orun o ye ki o je ti wa bawo ni o ye ki a ti ma gbadura je ki a wo Johanu ori kẹrìnlá lati ẹsẹ ìkẹtàlá ohunkóhun ti ẹyin ba si bere le orúkọ mi ìbá ṣe ìgbàlà ohunkóhun ti ẹyin ba si bere le orúkọ mi ìdáríjì ẹsẹ ni ìrètí ọrun ni ìyà nípẹkun ni ohunkóhun ti ẹyin ba si bere le orúkọ mi ohun náà lèmi ó ṣe kí a lè yin babalógo nínú ọmọ ó ń sọ fún wa wípé bí ó bá jẹ́ wípé a rí pé nínú ọkàn wa a kò tí ì sọ wa di mímọ́ a rí pé nínú ọkàn wa gbòǹgbò ẹ̀ṣẹ́ sì wà níbẹ̀ síbẹ̀ a rí pé nínú ọkàn wa nígbà mìíràn bí ènìyàn bá ṣẹ̀wá ẹ̀tanú máa ń wá sínú ọkàn wa ó máa ń dàbí ẹni pé bí a kò tilẹ̀ gbẹ̀san ẹ̀mí àti gbẹ̀san èrò àti gbẹ̀san ó máa ń pọ̀ jọjọ nínú ọkàn wa ó ní bí a bá béèrè lọ́wọ́ Ọlọ́run wé pé kí ó sọ wa di mímọ́ nítorí ohunkóhun tí ẹ̀yin bá sì béèrè lé orúkọ mi òun náà lèmi yóò ṣe bí o bá fẹ́ di ẹni tí ó ní ìsọ̀rí mímọ́
ẹni tí ó ní ìwà mímọ́, ẹni tí ó ní òdodo, ẹni tí ó jẹ́ wípé ìgbésí ayé rẹ yóò dàbí ti Kristi nínú àti lóde, o lè béèrè lọ́wọ́ Ọlọ́run. Ohunkóhun tí ẹ̀yin bá sì béèrè lórúkọ mi, òun náà lí èmi ó ṣe. Bí a bá ń sọ pé ohunkóhun tí ẹ̀yin bá béèrè lórúkọ mi, àwọn mìíràn ìwòsàn nìkan ṣoṣo ni wọ́n máa ń béèrè, àwọn mìíràn ìdáǹde nìkan ṣoṣo ni wọ́n máa ń béèrè. Wọn kì í béèrè wípé kí a fún wọn ní ìgbàlà, kí a lè pèsè wọn sílẹ̀ fún ọ̀run, kí a lè pèsè wọn sílẹ̀ fún bíbọ̀ Kristi. Ó yẹ kí a mọ̀ wípé ìgbàlà ju ìwòsàn lọ, ó yẹ kí a mọ̀ wípé ìsọdi mímọ́ ó ju ìwòsàn lọ, ó yẹ kí a mọ̀ wípé bí agbára Ọlọ́run, agbára ẹ̀mí Ọlọ́run, bí ó bá sọ̀kalẹ̀ sí ìgbésí ayé wa pẹ̀lú iná ẹ̀mí tí ó jó àwọn nǹkan tí kò níláárí ní ìgbésí ayé wa, ó yẹ kí a mọ̀ wípé ìfikún ni agbára ẹ̀mí Ọlọ́run, ó ju àwọn nǹkan kéékèèké mìíràn tí a máa ń béèrè lọ. Ohunkóhun tí ẹ̀yin bá béèrè bí orúkọ mi, ìbá ṣe ìgbàlà, ìbá ṣe ìsọ̀rí mímọ́, ìbá ṣe ìfi agbára ẹ̀mí Ọlọ́run kún ni, ó ní òun náà lèmi ó ṣe. Bí ó bá sì jẹ́ ìwòsàn, ó ní èmi ó ṣe. Bí ó bá jẹ́ ìdáǹde, ó ní èmi ó ṣe. Bí ó bá jẹ́ pé kí a pèsè fún àìní rẹ, ó ní èmi ó ṣe, òun náà lèmi ó ṣe. Kí a lè yin bàbá lógo nínú ọmọ, nínú ẹsẹ̀ ìkẹrìnlá, bí ẹ̀yin bá béèrè ohunkóhun, ìgbàlà ni ohunkóhun, ìsọ̀rí mímọ́ ni ohunkóhun, agbára ẹ̀mí Ọlọ́run ní ìgbésí ayé rẹ ni ohunkóhun. Oore ọ̀fẹ́ ju bẹ́ẹ̀ lọ tí ó fi lè máa gbé ìgbésí ayé aṣẹ́gun lórí ẹ̀ṣẹ̀. Bí ẹ̀yin bá béèrè ohunkóhun lé orúkọ mi, èmi ó ṣe é. Ní Jòhánù orí 15 ẹsẹ̀ ìkeje, Jòhánù orí 15 ẹsẹ̀ ìkeje, bí ẹ̀yin bá ń gbé inú mi, tí ọ̀rọ̀ mi bá sì ń gbé inú yín, ẹ ó béèrè ohunkóhun tí ẹ bá fẹ́, a ó sì ṣe é fún yín. Bí Ọlọ́run bá fún wa ní àǹfààní tí ó tóbi tó báyìí, wípé a lè béèrè ohunkóhun tí a bá fẹ́, tí a sì rí wípé ìní lọ́run, ààyè lọ́run, ilé ògo lókè, wípé ojú tọ́rọ́ kọ́bọ̀ tí a máa ń béèrè lọ, èé ṣe tí a kò fi béèrè lọ́wọ́ Ọlọ́run, wípé nígbà tí a bá pa ojú dé ni ikú, wípé a fẹ́ rí Ọlọ́run, a fẹ́ rí Jésù Kristì lójúkojú. Èé ṣe bí a bá mọ̀ wípé láti dé ọ̀run, láti jókòó lórí ìtẹ́ pẹ̀lú Jésù Kristì, láti ní àlàáfíà nínú ọkàn wa, kí a sì rí wípé a ti mú gbogbo ìdálẹ́bi àti mú kúrò. Bí a bá mọ̀ wípé àwọn nǹkan wọ̀nyí ṣe iyebíye ìgbàlà ẹ̀mí wa, wípé òun ní ọrọ̀ tí ó tóbi jù, tí ó pọ̀ jù, èé ṣe tí a kò fi béèrè lọ́wọ́ Ọlọ́run. Bí a bá mọ̀ wípé ìsọ̀dí mímọ́ ni ohun tí ó ṣe pàtàkì tí a ó lè fi rí ojú Ọlọ́run, nítorí ó wípé láì sí ìwà mímọ́ kò sí ẹni tí yóò rí Ọlọ́run. Bí a bá mọ̀ wípé a ti pèsè rẹ̀ sílẹ̀ fún wa, wípé àǹfààní wa ni, ogún àti ìní wa ni láti ní ìsọdi mímọ́, èé ṣe tí a kò fi béèrè lọ́wọ́ Ọlọ́run. Bí a bá mọ̀ wípé a jẹ́ aláìlágbára, wípé àfi bí agbára ẹ̀mí Ọlọ́run bí ó bá wá sí ìgbésí ayé wa, kí ó sọ wá jí, kí ó fi iná mi, kí ó fi jó gbogbo tí kò ní láárí ní ìgbésí ayé wa, kí ó fún wa ní agbára àti gbàdúrà, agbára láti di ìlérí Ọlọ́run mú, agbára láti dúró tiri nínú inú níbí ni, agbára láti ṣe àṣepé àṣeyè iṣẹ́ ìsìn onígbàgbọ́. Bí a bá rí pé a jẹ́ aláìlágbára, a jẹ́ ẹni tí ó ní ìrẹ̀wẹ̀sì, pé a kò ní ìtara tí ó yẹ kí a ní, tí a sì mọ̀ wípé bí iná ẹ̀mí Ọlọ́run bí ó bá sọ̀kalẹ̀ lé wa lórí, bí agbára ẹ̀mí Ọlọ́run bí ó bá sọ̀kalẹ̀ lé wa lórí, wípé gbogbo àìgbàgbọ́ ni yóò pòórá, gbogbo ìrẹ̀wẹ̀sì ni yóò fò lọ, gbogbo kí a máa sùn nínú àdúrà ni yóò fò lọ, àti wípé gbogbo àìlèdúró ti Ọlọ́run ni yóò sá lọ ní ìgbésí ayé wa. Èé ṣe tí a kò fi béèrè wípé à ń fi agbára Ọlọ́run, à ń fi agbára Ọlọ́run. Bí a bá ti gba ọkàn wa là, bí a bá ti sọ wá di mímọ́ wípé à ń fẹ́ agbára, ìfikún ni agbára Ọlọ́run, èé ṣe tí a kò fi béèrè. Ó ní bí ẹ̀yin bá ń gbé inú mi, tí ọ̀rọ̀ mi sì ń gbé inú yín, ẹ ó béèrè ohunkóhun tí ẹ bá fẹ́, a ó sì ṣe é fún yín. Ó yẹ kí a mọ̀ wípé ohun gbogbo ni ó ti ṣetán, ohun gbogbo ni Jésù Kristì ni ó ti rà fún wa, ni ó ti pèsè fún wa. Nínú Rómù orí kẹjọ ẹsẹ 22, ẹni tí kò dá ọmọ òun ti kára rẹ̀ sí, ṣùgbọ́n tí ó jọ̀wọ́ rẹ̀ lọ́wọ́ fún gbogbo wa yóò ha ti ṣe, tí kì yóò fún wa lí ohun gbogbo pẹ̀lú rẹ̀ lọ́fẹ̀ẹ́. Ọ̀fẹ́ nìgbàlà kì í ṣe wípé a ń fẹ́ owó láti ra ìgbàlà Ọlọ́run, yóò fún wa ní ohun gbogbo lọ́fẹ̀ẹ́. Òun fẹ́ ìsọdi mímọ́ ni, ọ̀fẹ́ ni,
o n fe agbara emi ni igbese aye re ofe ni o n fe ki agbara emi olorun ki o wa ta oji ki o wa so oji ofe la ngba lowo olorun o n fe iwosan ni ofe la ngba lowo olorun tabi o n fe idande idanisile lowo awon emi okun ti o na olowo ofe la ngba ibukun orun yanturu ni igbese aye re lo n fe ni o ni olorun fun rara re ti ko da omo re si sugbon ti o jowo re lowo fun gbogbo wa lati ko ese wa lo ohun ki o ha fun wa ni ohun gbogbo pelu Kristi lofe o ye ki a mo we pe lofe ni ohun gbogbo ti olorun pe lati se fun wa ki a to gbadura e je ki a wo ifihan ori kokan le logun ifihan ori kokan le logun lati ese ikefa o si we fun mi pe o pari o si we fun mi pe o pari se o ranti awon oro wonyi lori igi agbelebo ohun la tun so nihin emi ni alpha ati omega ipilese ati opin emi o si fi omi fun eni ti o ngbengbe lati orisun omi iye lofe ranti wi pe ofe ni igbala ofe ni isodi mimo ofe ni agbara mi olorun atoke wa ofe ni isoji ofe ni iwosan ranti wi pe ofe ni idande ranti pe gbogbo ibukun emi lati orun wa ofe ni eni ti o ba si segun ni yo jogun nkan wonyi emi o si ma je olorun re ohun o si ma je omo mi eni ti o ba se segun yo jogun nkan wonyi an so nipa wo pe nigbati a ba de orun opolopo ogun ati eni ni yo je tiwa nitori wi pe awa ninu Kristi igbayi gan ni o ri ekunrere itumo ohun ti an so fun wa ninu Kolose ori keji ese kewa wi pe ati seyin ni kikun ninu re lese kese ti ababa jesu pade ni o bere sini to kikun inu Kristi wo bi aba tin jinle ju be lo ti ani isori mo a o tun ma to jijin ife ati gbigboro ife olorun ju be lo a o tun ma to kikun ninu Kristi a ma to ju be lo bi aba tin fani agbara mi olorun a o tun ma to ju be lo nigba ti o ba ya ti aba gba wa soke ti aba pa alada ti aba ri jesu Kristi loju koju ti aba mu wa lo si orun ti a se je ki a wa ni orun titi lai pelu olorun nigba yi gan ni o ri ijile gbigboro ati giga ati ibu ohun ti o je wi pe ati se wa ni pipe ati ni kikun ninu re nisisiyi a le dide duro lori ese wa lati le to ebon run wo a le dide duro lori ese wa lati le gbadura lati so fun olorun wi pe gba ti a ti se wa ni kikun ninu Kristi e se ti a fi se bi talaka ese ti a fi se bi eni ti o lọlọrun ese ti a fi se bi eni pe ko si ibukun latoke wa ese ti a fi se bi eni wi pe igbala ko si mo tabi isodi mo ko si mo tabi agbara olorun ko si mo eje ki a dide eje ki a gbadura eje ki a so fun olorun wi pe ohun gbogbo ti a ti pese sile fun wa nipa iku jesu kristi lori igi agbelebo wi pe yo je ti wa ohun fe igbala ni tire ni bi o ba le bere ohun fe isodi mo ni tire ni bi o ba le gbadura ohun fi agbara emi olorun lati oke wa ki o so kale le olori ni ti re ni bi o ba le duro ti olorun ki o se gbadura titi agbara yio fi so kale ohun fe ibukun atorun wa ohun fe iwosan ni ohunkohun ti ibaje ati se wa ni kikun ninu re ti wa ni wipe ki a gbagbo ki a di ileri olorun mu ki a gbadura o daju wipe yio gbo ti wa.

0: Ẹ jẹ́ kí a gbàdúrà.
1: Ọlọ́run bàbá wa, a dúpẹ́ wípé a wá sí àkókò tí ó ṣe pàtàkì báyìí. Bí a ti fẹ́ wo inú ìwé mímọ́, a ń bẹ̀bẹ̀ wípé gẹ́gẹ́ bí a ó ti máa ṣe àlàyé, gẹ́gẹ́ bí a ó ti máa ka ọ̀rọ̀ Ọlọ́run, gẹ́gẹ́ bí a ó ti máa kọ́ni wípé ẹ ó fún olúkúlùkù wa ní orí ọ̀fẹ́ láti fi ààyè sílẹ̀ fún ẹ̀mí mímọ́ láti ṣe ìtumọ̀ nǹkan wọ̀nyí fún wa, láti là wá lóye, láti là wá lójú, láti jẹ́ kí òkùnkùn ọkàn wa kí ó pòórá. À ń bẹ̀yìn wípé gẹ́gẹ́ bí ẹ ti ń tan ìmọ́lẹ̀ ọ̀rọ̀ yín sínú ọkàn wa wípé a ó dìde pẹ̀lú ìrànlọ́wọ́ Ọlọ́run. A ó rìn ní ọ̀nà tí ó yẹ, ọ̀nà tí ó lọ sí ilé ògo tààrà, wípé bí ẹ ó ti máa ṣe wá lójú, bí ẹ ó ti máa là wá lóye, wípé a ó tẹ̀lé ọ̀nà yìí gan tí ẹ là sílẹ̀ fún wa, wípé gbogbo ọkàn tí ń ṣáko, ọkàn tí ń ṣe àìgbọràn, ọkàn tí ń ṣe orí kunkun sí ọ̀rọ̀ Ọlọ́run, ẹ ó lé wọn jìnà sí wa lórúkọ Jésù. A dúpẹ́ pé ẹ ti gbọ́, ẹ gbà pé a ti yìn wa, ẹ sì máa bá wa lọ nínú gbogbo ìta ó ṣe ní títí ìsìn yóò fi parí. Lórúkọ Jésù Kristì Olúwa wa. Láti ìbẹ̀rẹ̀ ọdún yìí ni Ọlọ́run ti ń fi ojú rere, oore ọ̀fẹ́ àti àánú rẹ̀ hàn fún wa, nítorí wípé ó ń fún wa ní ààyè láti wo àwọn nǹkan tí ó ṣe pàtàkì, tí ó ṣe kókó nínú ọ̀rọ̀ Ọlọ́run láti ìbẹ̀rẹ̀ ọdún yìí. Ọlọ́run ti fún wa ní àwọn àpẹẹrẹ àti àwọn oríṣiríṣi ẹ̀kọ́ nínú ìwé mímọ́ láti jẹ́ kí a mọ ipò tí àwọn ẹlẹ́ṣẹ̀ tí wọ́n wà nípa ti ẹ̀mí, ó sì ti jẹ́ kí a mọ ìfẹ́ rẹ̀ àti ìlànà rẹ̀ nípa ìdáǹdè àti ìgbàlà ọkàn wa. Bí a ti ń kẹ́kọ̀ọ́ sí, tí a ti ń rí àwọn ohun ìjìnlẹ̀ nípa ẹ̀dá àbínibí ti ènìyàn àti nípa àwọn ẹ̀ṣẹ̀ àti ibi tí ó wà nínú ọkàn ọmọ ènìyàn, bẹ́ẹ̀ náà la tún ń rí ìfẹ́ Ọlọ́run ní fífi ààyè sílẹ̀ láti rán olùgbàlà sí ayé kí a ba lè gba àwa tí a ti ṣáko lọ, àwa tí a ti sọnù, àwa tí a ti jìnà réré sí Ọlọ́run kí a ba lè gbà wá là. Lónìí, a ń wo ìtúnríran fún ìfọ́jú ọkàn. Ìtúnríran fún ìfọ́jú ọkàn. Ó yẹ kí a mọ̀ wípé àwa ènìyàn nípa ti ẹ̀dá, yálà ajẹ́ Júù ni tàbí ajẹ́ kèfèrí, yálà ajẹ́ aláwọ̀ funfun àbí ajẹ́ aláwọ̀ dúdú ní ilẹ̀ Áfríkà, ẹnikẹ́ni tí ìbá jẹ́ tí ó wà lórí ilẹ̀ ayé yìí tí ó jẹ́ ọ̀kan nínú àwọn ọmọ Ádámù, a rí wípé Bíbélì sọ fún wa wípé irú ẹni bẹ́ẹ̀ ó jẹ́ aláìlágbára, irú ẹni bẹ́ẹ̀ ó jẹ́ aláìní olùrànlọ́wọ́, irú ẹni bẹ́ẹ̀ ó jẹ́ afọ́jú nípa ti ẹ̀mí, ẹni tí kò ní ìrètí wípé yóò lè ṣeéṣe láti rí ìmọ́lẹ̀ ògo ìhìnrere ti Ọlọ́run bí kìí bá ṣe wípé ó bá Jésù Kristì pàdé. Nítorí àbí wa ní afọ́jú nípa ti ẹ̀mí, ẹni tí àbí ní afọ́jú tí kò mọ bàbá, ẹni tí àbí ní afọ́jú tí kò mọ olùgbàlà, ẹni tí àbí ní afọ́jú tí kò mọ olùfẹ́ ọkàn rẹ̀, ẹni tí àbí ní afọ́jú tí kò mọ ọ̀nà ìyè, ọ̀nà ìgbàlà ni ẹnì kọ̀ọ̀kan wa ni ó jẹ́. A sì mọ̀ wípé gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Ọlọ́run, kò ṣeé ṣe fún ẹ̀dá kan láti là wá lójú nípa ti ẹ̀mí bí kìí bá ṣe wípé a bá Jésù pàdé. Yẹ kí n ka èyí fún ọ gẹ́gẹ́ bí àpẹẹrẹ nínú Jọ́hánù orí kẹsàn-án ẹsẹ̀ 22. Láti ìgbà tí ayé ti ṣẹ̀, a kò sì gbọ́ pé ẹnìkan la ojú ẹni tí a bí lè afọ́jú rí. Láti ìgbà tí ayé ti ṣẹ̀, ọkùnrin yìí ń sọ wípé a kò gbọ́ bí kìí bá ṣe wípé òun bá Jésù pàdé, a kò gbọ́ wípé ẹni tí a bí lè afọ́jú wípé ẹnìkan là á lójú. Ohun tí ó yẹ kí ó yé wa ni wípé àwa tí a jẹ́ ẹlẹ́ṣẹ̀, àwa tí a jáde láti inú ẹ̀ṣẹ̀, tí a ti mu ẹ̀ṣẹ̀ bí ẹni mu omi, tí a ń jẹ ẹ̀ṣẹ̀ bí ẹni jẹun láti kékeré wá, ó yẹ kí a mọ̀ wípé a bí wa gẹ́gẹ́ bí afọ́jú. Kò sì ṣeéṣe fún ẹnikẹ́ni, kò ṣeéṣe fún ẹ̀sìn kan, kò ṣeéṣe fún ìrúbọ kan, kò ṣeéṣe fún agbára tiwa tabi oye ti wa tabi imo wa ki a fi la ara wa loju nipa ti emi nitori be igbala kuro ninu ose idande kuro ninu ifoju okan o wa lati odo kristi nikan sosho sugbon kini awon aworan ti a fi han wa nipa ti emi nipa awon afoju kisi ni ohun ti o fa ifoju okan ati kini awotan tabi iwosan fun okan okunkun eni o mu ki awo oro olorun ni ipele meta ikini aworan ifoju nipa ti emi ikeji awon ohun ti o fa ifoju okan iketa iwosan fun okan okunkun wa je ki a lo si ipele kini aworan ifoju nipa ti emi ohun ti a n sọ nihin ni wipe ẹnikọọkan wa gẹgẹ bi ẹni ti a bi lati inu obinrin ẹnikọọkan wa gẹgẹ bi ẹni ti o wa si aye yii nipasẹ adamu ati efa ẹnikọọkan wa gẹgẹ bi ẹni ti o gbe agọ ara erupẹ yi wọ abiwa le afọju bi ati biwa ni afọju a ko mọ rere yato si buburu afọju ni ini bi ati biwa ni afọju a ko mọ ọna igbala ọna iye ọna ti a o rin ti a o le lo sodo ọlọrun taara a ko mọ eyi ni a n pe ni afọju nipa ti emi je ki a wa awọn aworan ti bibeli ti o la sile fun wa ti o ya fun wa nipa ti awọn afọju nipa ti emi ninu Isaiah iwe woli Isaiah ori ikọkandinlọgọta lati ese ikewa anwa ogiri kiri bi afoju awa si nwa ona bi eni ti ko li oju awa nkose losan gangan bi eni pe loru ni ibi ahoro bi oku eyi ni a fi se apere ati apejuwe ifoju okan ti o ti deba eni kokan ninu aye bi o ba wo aworan ti a ya sile yi aworan nipa re aworan nipa elese kokan aworan nipa eda kokan ti o wa ninu aye o so wipe awa nwa ogiri bi afoju o je wipe a ori ibi ti a nlo o si so wipe awa nwa ona bi eni ti ko li oju o tun wa so wipe awa nkose losan gangan bi a ba so wipe a nkose losan gangan osan gangan ti a n so nipa ti emi ni o so wipe Kristi ti wa si aye imole aye yi o ti so okunkun o ti so di osan gangan ati fun ani bibeli ati fun ani oro olorun ati fun ani awon asaju nipa ti emi ati ri apere awon aposteli ninu majemu titun a si ti ri awon ti won ti mo ona igbala sugbon bi o ti le je wipe a wa le osan gangan sibe sibe awa nkose a si n wa ona kiri bi eni ti ko li oju elomiran a fi ijosile a fi ibi ti a ti n wa asu eko ti o ye koro eko oro olorun a fi sile a tun ma kaakiri bi eni ti o n wa ona a la ona igbala sile fun o wa ninu awon iwe kekeke iwe ipolongo ihinrere o wa ninu iwe feregede ti a ma n pin fun awon eniyan o wa ninu iwe wa inu iwe mimo o wa ninu bibeli o wa ninu kaseti ti a ti gba sile sugbon sibe sibe afoju nipa ti emi apa nkan wonyi ti a tun ma wa ona kiri gege bi eni ti ko li oju eni apere ati apejuwe ati aworan awon ti ko lọlọrun awon ti ko ni igbala awon ti ko mo ona iye awon ti a pe ni afoju nipa ti emi e je ki a wo Ezekieli ori kejila lati ese ikeji Ezekieli ori kejila ese ikeji omo eniyan iwo n gbe aarin olote ile ti won ni oju lati ri ti won ko si ri won ni eti lati gbo won ko se gbo nitori olote ile ni won nihin ni a so fun Ezekieli to je woli laarin awon omo Israeli awon omo Israeli ni o ye ki a ro wipe o ye ki o mo ona igbala nitori awon ni a ti fi majemu lailai le afile lowo majemu lailai yi ni o so nipa odo agutan olorun ti n bo wa si aye lati gba olukuluku wala ma jemu lailai ni o so nipa eni na ti o ti o bi lati nu wundia ti yo je ki agba wa kuro lowo ese ati lowo esi osogbon bi o ti le je wi pe agbe bibeli fun won afinu olorun han won ala won loye afun ni ilana ati ase ati ofin olorun sogbon sibe sibe won je olote won je alagidi won je asetinu eni won je ala igboran omo nitori be ni olorun fin so wi pe Ezekiel wa laarin awon olote ile Israeli awon ti o ni oju lati fi ri ona igbala sugbon ti ko si ri eni apere ati apejuwe fun wa lati mo wi pe eni kokan ti abi lati inu obirin wi pe afoju ni bi aban so yi nipa ti awon mo Israeli bi aban so yi nipa ti awon ti a ti fi ilana olorun han bi e ba nso yi nipa ti awon omo lati ran diran fun Abrahamu bawo ni ke a so nipa ti awon keferi awon ti ko lolorun awon to je wi pe igi ati ope ni won bo awon ti o je wi pe igbekele won wa ninu okuta igbekele won wa ninu ohun asan ti aye yi melo melo ni ke a so bi e ba pe awon Israeli ti o ni woli ti o ni awon adari ti o ni awon ti o nko won ni oro olorun bi e ba pe won ni afoju kini ke a pe awon keferi ti ko lolorun ti ko ni imo ti ko ni majemu olorun e je ki o ye wa wi pe ati Jew ati keferi aje afoju abiwa gege bi afoju e je ki a wo ekun Jeremiah ekun Jeremiah ori kerin lati ese iketala Jeremiah ekun Jeremiah ori kerin lati ese iketala nitori ese awon woli re ati ese dede awon alufa re ti won ti ta eje awon olododo sile le arin re won ti rin kiri bi afoju ni ita won si di alai mo fun eje to be ti eniyan ko le fi owo kan aso won nihi ni atun je ki o ye wa ni ese ikerin layi we pe ese gbile kan ni odo awon mo Israeli awon ti ati la ona igbala fun sugbon won ko ona igbala awon ti o je wi pe aran woli si won eyi ti woli ba fi se iyi pada ni ile Israeli awon woli papa won di elese won re ofin olorun koja aturan alufa si won awon alufa papa eti won iba fi mu aise dede kuro awon alufa papa won tun dakun aise dede ile Israeli eni olorun fe wa wi pe awon won yi rin kiri bi afoju ni ita sugbon ki se be nikan bi a ba wa arin wa awon ti o ye ko ma to wa sona gege bi adari ni orile ede awon ti o ye ko ma to wa sona ki o ma fi ona olorun han wa gege bi alufa gege bi awon ti o ti keko gboye ninu eko bibeli ti won ti di bishop ti won ti di opo ti won ti ni opolopo oye ati ipo ninu ijo ki ha se awon na ni won baye je ki a se awon na ni won ta eje sile ki se laarin won lati ri agbara okunkun ki se laarin won lati ri awon to lo mule pelu awon oso pelu awon aje ni bi a ba ri be laarin awon bishop laarin awon alufa laarin awon woli ki a se awon woli leti okun lo tun kobirin jo eni a fi so fun a wi pe gba ti woli ati alufa ti won tin dakun aise dede ile na wi pe awon eniyan papa won ri kiri bi afoju ni ita bi o ba wo igboro wa o ri awon ti o rin kiri be ni wi pe won ni bi re won ji laaro won ma rin kaakiri nbo ni won ti nbo nbo ni won wa nbo ni won lo kini de ti won wa se aye yi nigba wo ni aye yi o pari fun won nigba wo ni a o fi ipepe won ti a o pe won lo si orun won ko mo won kan rin kaakiri be ni ti ko niye ninu won rin kaakiri be ni pe won o mo bi ti won lo won rin kaakiri be ni wi pe won o mo nkan ti won wa won rin kaakiri be ni wi pe ona igbala ona iye ona itesiwaju tabi ilosiwaju ko ye eni kokan wese ikerin lale kan si oni won rin kiri be afoju ni ita won si di alaimo fun eje to be ti eniyan ko le fi owo kan aso won on ti an so ni we pe awon eniyan ni igboro wa bi won ti rin kaakiri irinkunrin ti won rin kaakiri o nfa ife ko fe o nfa iwa ipa o nfa iwa odaran laarin igboro ti o je wi pe a ko le sumo won nitori pe bi a ba sumo won won ba ti wa je bi a ba sumo won ibaje ti won ati iwa ipa ti won o le ko nkan miran ba wa ebi a ba sumo won o le je ki nkan ti a o mo ti a o mese re o le je ki won pe wa sile ejo lati ma da won ejo nkan ti a ko mo nipa re e ni ifoju okan ti o ti de ba aye e ni ifoju okan ti o wa laarin wa ya se awon ti mo so le kan wi pe boya awon ti ko mo bibeli wi pe boya awon ti ko ti lo si ile eko giga awon ti ko mo bi ati wa su boya awon nikan ni an pe ni afoju wo ma je mo ti tun ki owo Matthew ori ke dogun Matthew ori ke dogun ese ikerinla e jowo won si afoju tin fona afoju ni won bi afoju ba si fona han afoju awon mejeji ni yo subu sinu iho Jesu leni ti o soro yi ki se eni ti o le soro ti a le so wi pe ki lo nso eni to mo nkan to nso ni Jesu ki se a soro magbese eni ti kan ma nso boto boto lai ni tumo ki Jesu to so oro kan ati yewo ati gbe yewo daradara ati mo we pe otito patapata ni o ti ohun so nihi ni Jesu nso nipa awon oniwasu ati nipa awon omo ehin oniwasu nihi ni Jesu nso nipa awon adari ileesin ti o tun so nipa awon omo ijo ninu ileesin o lo ede yi afoju o lo le merin je kin tun ka ki o wo daadara wi pe afoju yi o lo le merin e jowo won si afoju tin fona han afoju ni won bi afoju ba si fona han afoju awon mejeji ni yo si subu sinu iho o lo ede yi afoju le meji fun awon ti o nto awon elomiran nipa ti Olorun o si lo ede afoju yi fun awon tin tele eko ati ilana awon ilesin won yi o nso nipa awon alufa o nso nipa awon oniwasu o nso nipa awon ti won fi ara won se evangelist o nso nipa awon ti won la ona fun awon elomiran we pe won la ona ijoba Orun o ni afoju ni won eni ti o ro we pe a o ni igbala bi a ba nrubo afoju ni eni ti o ro we pe nipa ise rere wa eni ti o ro we pe bi a ba fun alagbe lowo eni ti o ro we pe bi a ba se sara eni ti o ro we pe bi a ba lo sori oke nipa be ni o fi ri oju Olorun nipa be la o fi bo lowo ise afoju ni eni ti o ro we pe bi a ba wo aso funfun iwo na gbe yewo okan dudu iwa je buburu ise o je ibi ija okuro nbe ibinu okuro nbe aran kan okuro nbe o le jija okuro nbe ke a wa ro wi pe gba ti o le wa ninu gba ti ija wa ninu gba ti oju kokoro ti o wa ninu wa ti o fi okan wa se bi ite ibi igun wa ṣugbọn ti a gbe aso gereje aso funfun wo ti a ro wi pe aso funfun yi ni o je ke a le gbadura agba yori ke a le ri oju Olorun ifoju okan ni elomiran a ro wi pe bi a ba wa si ileesin ni ibere odun ti a wa ni asiko ajinde ti a si wa ni ipari odun wi pe o pari ati keseja ninu igbagbo o mo wi pe ifoju okan ni awon elomiran a ma so wi pe bi o ba ti dawo si apo alufa ti bo ti en gbele ejoko bo ti en igbala sugbon bi o ba ti n fi owo si inu apo alufa wi pe o pari igbala ti de o pari orun rere yo je tire ifoju okan ni on lo fun an so wi pe ah awon farisi awon ti won ro wi pe won la ona ijoba run fun awon elomiran o ni e fi won sile e jowo won be wi pe amona tabi afoju ti o n fi ona ha afoju ni won wi pe awon mejeji yo subu sinu iho se omo iho ti an so iho ki se sare nikan ni won so nipa orun apadi won so nipa orun arimabo won so nipa ibi ti eniyan ba de ti ki le pada mo ibi ti ko si atunse ti ko si ronu po ada mo wi pe orun apadi bi won ba ti jin si koto yi o pari lai lai nje oni gbe yewo nje oni gbaro lati wo awon wo lo fona ho se eni ti o nigbala lo ma fona ho bo se nigbala se eni ti o bo lowo ese akobirin jo se ohun lo ma so fun e bi a se nbori idanwo idanwo ti ara se eni to n ka akiri nigba ti o ba kuro ni ori aga e wasu ti o tun lo mu ti se ohun lo ma wa so fun o lo ma wa la oloye bi o se le bori awon ese igbese aye re ran ti o we pe oro Jesu a ko le ko danu bi abaye sile nisisin yi ti adagun la ti a ko gbo ohun ti Jesu so a o tun ba Jesu pade ni ojo idajo yo si ran wa leti wi pe se o ka ninu bibeli ohun ti o so wi pe bi afoju ba n fi ona han afoju wi pe awon mejeji yo jo subu si inu iho inu ikoto orun apadi ye ke wo korinti keji ohun ti mo so ni aworan ti a fi han wa ninu bibeli wi pe awon ti ko lo lorun awon ti ko ni igbala wi pe won je afoju ye ke wo korinti keji ori keta lati ese ikerinla sugbon oju inu won fo mo ro wi pe o yi o daradara nisinsin yi ninu korinti keji yi ori keta ese ikerinla sugbon oju inu won fo nitori pe titi di oni oloni ni kika majemu lailai iboju na wa laika soke iboju ti amukuro ti ati mukuro ninu Kristi nihi ni a fi ni a nso nipa oju inu oju ti okan e ni a fi nso nipa ituriran fun okan fun ifoju okan sugbon so wi pe awon Jew ati awon kefiri pelu wi pe titi di oni oloni bi won ti le nka bibeli wi pe oju inu won ti fo won ko le ri wi pe Jesu Kristi ni odo agutan Olorun ti o ko ese araye lo won ko le ri wi pe nipa eje Jesu Kristi ni a fi nwe lese mo ti o nfunfun ju snow lo won ko le ri wi pe nipa ododo Jesu eyi ni a nka si ododo fun okan elese ti o ran ma agbelebo ki o ba le je ni tewogba ni waju Oluwa won ko le ri wi pe Jesu Kristi ni kan soso ni olugbala wi pe ko si oruko miran yala ti angeli yala ti igi yala ti oludasile ejo yala ti okuta yala ti orisa kan ti o le gba eni kenila oruko yi kan soso ni a fun wa wi pe bi a ba fe ni igbala bi a ba fe ri oju Olorun wi pe ke a wa sodo Olorun nipase Jesu Kristi wi pe nipa be eni kan ni a fi le ri igbala kuro ninu ese ati idande kuro ninu okan okunkun wa sugbon fun opolopo oju inu won fo nitori pe titi di oni oloni ni kika majemu lailai iboju na wa laika soke iboju ti ati mu kuro ninu Kristi Jesu Kristi nikan ohun ni o le fun wa ni igbala idande kuro ninu ese bi a ba n so nipa ti afoju o seese ki o ma toka si awon elomiran o seese ki o ma ti apejuwe wi pe ahan lagbaja ni won soro e wi pe lagbaja ko ye afoju ni ko mo ona igbala sugbon bo se ti wa ni awa ti mo ona igbala awa ti bo sinu ona igbala ati la wa loju je ki n ka ese bibeli kan fun o ki o to ma se e ki o to ma mu ki oro yi ki o wa si ara elomiran ki o gbe yewo boya an so nipa re abi an so nipa awon elomiran ni ninu Johanu kini ori keji ese ikokanla Johanu kini ori keji ese ikokanla sugbon eni ti o ba korira arakunrin re o n gbe inu okunkun o si rin ninu okunkun ko si mo ibi ti ohun re nitori ti okunkun ti fo le oju eni ti o korira arakunrin re o je afoju nipa ti emi je ki a fi suru se alaye ni kikun fun wa bí ẹ bá ń sọ nípa arákùnrin ó bẹ̀rẹ̀ láti ọ̀dọ̀ alábàgbé wa bí o bá jẹ́ ẹni tí ó ti gbéyàwó sí ilé tàbí ẹni tí ó lọ́kọ ṣùgbọ́n tí ọkọ ti ṣe ọ́ tí o wá sọ wípé láéláé àfọ̀rùn alákejì ni a ti lè parí ìjà yìí o kórira arákùnrin rẹ o kórira ọkọ rẹ tàbí o kórira arábìnrin rẹ ìyàwó rẹ o sì ń sọ wípé kò sóhun tó lè ṣe kò sí ẹ̀bẹ̀ tó lè bẹ̀ o lè máa kúnlẹ̀ lójoojúmọ́ ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ò ní gbẹ̀bẹ̀ bíbélì sọ wípé òkùnkùn ti fọ́ lé ojú tàbí ó ṣeéṣe kí ó jẹ́ wípé àwọn aládùúgbò àwọn ojúlùmọ̀ àwọn tí a ń bá pàdé lóde ó ṣeéṣe kí ó jẹ́ wípé àwọn ni ó ṣẹ̀ wá tàbí nǹkan kan ló ṣẹlẹ̀ bóyá wọ́n ṣe ìwọ̀sìn sí ọmọ wa bóyá wọ́n rẹwà jẹ lọ́nà kan tàbí òmíràn o sì ní ìkórira nínú ọkàn rẹ o sì ń sọ wípé ó ń dúró de àkókò tí ó gbẹ̀san ó ń dúró de àkókò tí ó jẹ́ wípé àwọn ti ju òkúta àwọn ti ju iyẹ̀pẹ̀ wọ́n júlù ọ́ ṣùgbọ́n òkúta gidi ló jùlù wọn tí ó fọ orí wọn yányán irú ẹni bẹ́ẹ̀ tí ó ń sọ wípé òun dúró de àkókò láti gbẹ̀san ó jẹ́ ẹni tí ó kórira arákùnrin rẹ̀ ó ń gbé nínú òkùnkùn ó sì ń rìn nínú òkùnkùn kò sì mọ ibi tí òun rè ó ń kọrin wípé òun lọ síjọba ọ̀run ó ń kọrin wípé jésù kristi ń padà bọ̀ láti mú mi lọ sílé ó ń kọrin wípé gbangba lájọ máa dé ìjọba ọ̀run kò mọ ibi tóun rè kò mọ̀ wípé òun roko ọ̀run àpáàdì sílẹ̀ ó ní nítorí tí òkùnkùn ti fọ́ ọ lé ojú níbo ló wà èwo ló ń ṣe èwo ni ìpín rẹ ṣé o jẹ́ ẹni tí jésù kristi ti là lójú ni o ti rí ọ̀nà ìgbàlà o ti rí ọ̀nà ìyè àníkẹ̀kún tàbí o ṣe wà nínú òkùnkùn síbẹ̀síbẹ̀ àwọn àwòrán tí a fi hàn wá yìí kì í ṣe àwọn nǹkan tí a lè fọwọ́ rọ́tì sẹ́yìn kì í ṣe àwọn nǹkan tí a lè gbàgbé tí a lè rò wípé kò jámọ́ nǹkan kan ọlọ́run jẹ́ kí ó yé wa wípé gbogbo ènìyàn tí ó gbé ara yìí wọ̀ wípé afọ́jú nípa ti ẹ̀mí ni nítòótọ́ ó jẹ́ afọ́jú nítorí irú ẹni bẹ́ẹ̀ kò mọ ohun tí ó wà ní ọ̀nà jíjìn réré ohun tí ó lè rí ni àwọn nǹkan ti ayé àwọn nǹkan tí ó wà ní àrọ́wọ́tó rẹ̀ bí a bá ń sọ nípa àwọn nǹkan ti ayérayé àwọn nǹkan ti ìjọba ọ̀run bí a bá ń sọ nípa ọ̀run rere bí a bá ń sọ nípa wúrà rẹ̀ ilẹ̀ dídán rẹ̀ bí a bá ń sọ nípa àwọn èrè tí ó ń dúró de àwọn aṣẹ́gun irú afọ́jú bẹ́ẹ̀ kò mọ nǹkan tí a ń sọ nípa rẹ̀ kò tí ì rí ọlọ́run kò sì lè rí ọlọ́run kò tí ì rí ẹwà ọ̀run àti ẹwà ẹ̀wà mímọ́ irú ẹni bẹ́ẹ̀ bí ó tilẹ̀ ní àwọn ọ̀rọ̀ díẹ̀ tàbí ìmọ̀ díẹ̀ nípa ọ̀run rere ṣùgbọ́n àwọn nǹkan tí ó mọ̀ wọ̀nyí kò mú kí ó jígìrì láti dìde láti sátọ ọlọ́run lọ láti wọ ọ̀nà ìyè ọ̀nà ìgbàlà bí ó tilẹ̀ fẹ́ ṣe bẹ́ẹ̀ kò lè rí ọ̀nà tí yóò gbà nítorí ọ̀pọ̀lọpọ̀ ọ̀nà la là sílẹ̀ fún àwọn abọ̀rìṣà wọ́n la ọ̀nà sílẹ̀ fún àwọn wòlíì èké wọn la ọ̀nà sílẹ̀ fún àwọn agbódegbà alágbàgbà yíyí ti ìgbàgbọ́ àwọn tí ó rò wípé àwọn gbé ìgbàgbọ́ rù ṣùgbọ́n tí òye ọ̀nà ìgbàlà kò tí ì yé wọn àwọn náà la ọ̀nà mìíràn sílẹ̀ àwọn tí wọ́n ń tọjú ilé káàkiri tí wọ́n ń ta ilé ìṣọ́nà tí wọ́n ń ta ìwé pẹlẹbẹ pẹlẹbẹ kan tán nígbà ilé yìí o bó bá san báyìí bó bá kà á yóò pèsè rẹ sílẹ̀ fún ogun àjàkáyé tí ń bọ̀ ilé ogun ni wọ́n ń sọ nípa rẹ̀ wọn ò sọ nípa ti ọ̀dọ́ àgùntàn ọlọ́run tí ó kó ẹ̀ṣẹ̀ aráyé lọ àwọn náà wọ́n la ọ̀nà tí wọ́n sílẹ̀ nítorí bẹ́ẹ̀ ẹlẹ́ṣẹ̀ a máa sá káàkiri láti inú ibì kan dé ibòmíràn ó ń wá ọ̀nà nítorí wípé ó jẹ́ afọ́jú kò mọ ọ̀nà ìjọba ọlọ́run bóyá ń rò wípé àwọn bẹ́ẹ̀ bóyá wọn ò lè ka bíbélì ló ń dà wọ́n láàmú bóyá wọn ò kẹ́kọ̀ọ́ láti ní ìmọ̀ láti lè ka ọ̀rọ̀ ọlọ́run ló ń dà wọ́n láàmú rárá kì í ṣe bẹ́ẹ̀ bí a tilẹ̀ lè ka bíbélì bí ẹ̀mí ọlọ́run bí kò bá wá láti tan ìmọ́lẹ̀ sí ohun tí a ń kà a kò lè mọ bí ọ̀rọ̀ ọlọ́run ṣe rí a kò lè mọ ọ̀nà sí ìyè àníkẹ̀kún jẹ́ kí n kà á fún ọ láti inú Aesaiah orí 29 Aesaiah orí 29 láti ẹsẹ̀ 11 sí ẹsẹ̀ 12 ìran gbogbo sì dàbí ọ̀rọ̀ ìwé kan fún yín tí a dì tí a fi fún ẹnìkan tí ó mọ̀ ọ́ kà wípé èmi bẹ̀ ọ́ ka èyí ti o si wi pe emi ko le se nitori ti adi iran orun iran bibeli iran igbala o dabi e ti agbe fun eni ti o le ka iwe sugbon bibeli o je iwe ti adi iwe ti a fi edididi ti ko se eni ti o le si bi ki ba se pelu iran lowo emi olorun nigba ti a si gbe fun eni ti o mo iwe ka ti a so pe emi be oka eyi o wi pe emi ko le ka nitori ti adi wese ikejila a si fi iwe na fun enikan ti ko mo iwe wi pe emi be o ka eyi o si wi pe emi ko mo iwe se ori ati to mo iwe ka ati e ti ko mo iwe ka ni a ri wi pe ona ijoba orun o dabi e ti a fi edididi ninu agbara ti wa ninu ise ti wa ilakaka ti wa ko sese lati ri olorun awon ti o je adari ninu esin won je afoju awon ti o ntele won paapa won je afoju okan ati emi won o sokunkun afi ori ofe olorun nikan nipa iranwo emi olorun ni o le mu ki afoju ki o wa sodo olorun ki a si la loju nipa ti emi je kin bi o le re kan ki tile ni awon nkan ti o nfa ifoju okan kini awon ohun ti o nfa ifoju okan won po ikini ari wi pe ese abinibi gbogbo ese e ti a ti jogun lati odo adamu nkan won yi o nfa ifoju okan nitori be eni kokan ti a bi ninu ara eni kokan ti a ti pase obirin bi eni kokan ti o wa sinu aye yi o wa pelu ese abinibi o wa pelu gbogbo ese o wa pelu eda adamu ninu okan re nitori be o wa gege bi afoju nipa ti emi ki se be ni kan soso awon ese ti a wa paapa ti a nda lati igba ti a ti wa si aye awon nkan ti a nse ti ko ba oro olorun mu lati igba ti a ti wa si aye awon nkan won yi paapa won po wa loju ye ki a wo johanu ori kesan johanu ori kesan lati ese ikokandinlogoji jesu si wi pe nitori idajo ni mo se wa si aye yi ki awon ti ko riran le riran ati ki awon ti o riran le di afoju ninu awon farisi ti o wa lodo re gbo nkan won yi won si wi fun pe awa pelu foju bi jesu si wi fun won pe iba se pe eyin foju eyin ki ba ti le ese ohun ti jesu so ni wipe iba se pe eyin gba wipe eje afoju iba se pe e mo eni iriri wipe eje afoju nipa ti emi eni ifoju okan e ko mo ona iye e si mo wipe jesu kristi ni olugbala olufuni ni iye o ni eyin ki ba ti le ese aba ti wo ese yin nu aba ti mu ese yin kuro o ni sugbon nisinsin eyin wipe awa riran nitori be nitori na ese yin wa sibe nitori be o ye ki o ye wa wipe ese ni o ma nfa ifoju okan ese abinibi la koko ati ese ti a wa paapa ti a ti nda lati igba ti a ti de aye e ni o mu ki okan wa ki o sokunkun e ni o ra wa niye e ni o fi je wipe a nse ohun ti ko to ohun ti ko tona e ni o fi je wipe a rin ile ajeji ona ajeji a o mo bi ti a nre e ni o fi je wipe okun okunkun wa ekun omugo wa a mu sokunkun a fo wa loju nipa ti emi wo sefanaya bi o ba wo majemu lailai o sumo ipari majemu lailai sefanaya o wa le ki a to de hagai sefanaya ori kini ese iketadinlogun emi o si mu iponju wa ba eniyan ti won o ma rin bi afoju nitori won ti dese si olowa eje won le o tu jade bi eruko ati eran ara won bi igbe o so wipe awon eniyan won yi won je afoju tabi won di afoju nitori won dese si olowa ese ma mu ifoju okan wa awon nkan won yi ni ala sile fun wa daradara ninu oro olorun wipe bi a ba joko sinu ese a joko sinu ifoju okan ki o ye wa wipe ni atete ko se satani se ileri esu la npe be luciferi o se ileri fun efa wepe bi o ba je eso igi ti olorun ni ko ma je eso imorere ati boboru wepe oju re yo la yo mo yato laarin rere ati boboru wepe yo di ologbon ki se be nikan yo ti o da bi olorun gba ti efa ti o gba ohun satani gbo ohun esu gbo ti o je ohun ti ani ko ma je eyi ni o fi di afoju nipa ti emi eyi ni ifoju okan ni o fi ba gbogbo awon ti won ti inu adam ati efa jade ki se be nikan awon ese ti anda papa gege bi ese aigboran abi ese ki ajo ara wa loju ese mototan ese wipe aro pe aje eni rere fun ara wa

fàdákà àti wúrà lè re wọn, èyí jẹ́ òrìṣà wọn. Iṣẹ́ ọwọ́ ènìyàn, wọ́n lé ẹnu, wọn kò lè sọ̀rọ̀, wọ́n lé ojú, wọn kò lè ríran, èyí ń sọ nípa òrìṣà wọn. Èyí ń sọ nípa èrè gbígbẹ́ wọn, wípé wọ́n lé ẹnu, wọn kò lè sọ̀rọ̀, wọ́n lé ojú ṣùgbọ́n wọn kò lè ríran. Ó ní wọ́n lé etí o, ṣùgbọ́n wọn kò lè gbọ́ràn ní ẹsẹ̀ ìkẹfà. Wọ́n ní imú, ṣùgbọ́n wọn kò gbóòórùn. Wọ́n lé ọwọ́, ṣùgbọ́n wọn kò lò ó. Wọ́n lé ẹsẹ̀, ṣùgbọ́n wọn kò rìn. Bẹ́ẹ̀ ni wọn kò sọ̀rọ̀ láti ọ̀fun wọn jáde wọ ẹsẹ̀ ìkẹjọ dáradára. Àwọn tí ń ṣe wọ́n, àwọn tí ń ṣe àwọn òrìṣà wọ̀nyí, àwọn tí ń gbẹ́ àwọn èrè wọ̀nyí, àti àwọn tí ń sìn wọ́n, àwọn tí ń ṣe wọ́n yóò dàbí wọn, wọ́n ó jẹ́ afọ́jú bíi tiwọn. Àwọn tí ó ń sin òrìṣà, wọ́n jẹ́ afọ́jú pẹ̀lú. Ó sọ pé bẹ́ẹ̀ ni olúkúlùkù ẹni tí ó gbẹ́kẹ̀lé wọn, bẹ́ẹ̀ ni olúkúlùkù àwọn tí ó gbẹ́kẹ̀lé òrìṣà. Àwọn tí ó gbẹ́kẹ̀lé iṣẹ́ ọwọ́ wọn, ìwọ náà wò ó dáradára. Ẹni tí ó gé igi nínú igbó, tí ó lo díẹ̀ lára igi yìí láti fi dáná, tí ó wá fi díẹ̀ lára igi yìí gbẹ́ ìbejì tí ó ń gbé káàkiri gẹ́gẹ́ bí Ọlọ́run. Tí ó ń gbé káàkiri gẹ́gẹ́ bí òrìṣà àkúnlẹ̀bọ, ó mọ̀ wípé afọ́jú nirú ẹni bẹ́ẹ̀. Ẹni tí ó ń tara rẹ̀ jẹ, tí ó lọ kúnlẹ̀ níwájú ìdí ìrókò, tí ó ń sọ wípé kí igi kí ó fún òun lọ́mọ, ó mọ̀ wípé afọ́jú nirú ẹni bẹ́ẹ̀. Ẹni tí ó gbé òkúta sílẹ̀, tí ó ta pòlé lórí, tó ń jó káàkiri, tí ó ń jó yíká òkúta yìí, tí ó rò wípé òkúta ni yóò ṣe òun lóore, ó mọ̀ wípé afọ́jú ni irú ẹni bẹ́ẹ̀. Òun la fi ń sọ fún wa wípé wọ́n gbẹ́ èrè, ó ṣeéṣe kí ó jẹ́ èrè fàdákà tàbí èrè wúrà, wípé wọ́n sì ń sìn wọ́n, wọ́n ń bọ wọ́n, wípé àwọn tó ń ṣe wọ́n yóò dàbí wọn, wípé irú àwọn wọ̀nyí ẹ̀ṣẹ̀ ìbọríṣà wọn ó mú ìfọ́jú ọkàn bá wọn. Wo ìwé òwe orí ọgbọ̀n, ìwé òwe orí ọgbọ̀n ẹsẹ̀ ìkẹtàdínlógún. Ojú tí ó sín bàbá rẹ̀ jẹ, tí ó gan àti gbọ́ ti ìyá rẹ̀, kànàkánná ẹ̀bá odò ni yóò yọ ọ́ jáde, ọmọ idì a sì mú u jẹ. Àwọn ọmọ wa kò yé wọn wípé bí wọ́n bá ní bàbá tí ó mọ bíbélì, bí wọ́n bá ní ìyá tí ó mọ ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run, bí wọ́n bá ní àwọn òbí tí ó jẹ́ wípé lójoojúmọ́ ni wọ́n máa ń gbé ìlànà àti ìpinnu ọ̀rọ̀ ẹbí wọn lé orí bíbélì, ojoojúmọ́ nǹkan kí nǹkan tí wọ́n bá fẹ́ ṣe, ẹ̀kọ́ tí wọ́n ń kọ́ àwọn ọmọ, wọ́n gbélé ọ̀rọ̀ Ọlọ́run. Ṣùgbọ́n àwọn ọmọ wọ̀nyí, ó ṣeéṣe kí wọ́n máa sín bàbá wọn jẹ. Ó ṣeéṣe kí àwọn ọmọ wọ̀nyí, nítorí pé wọ́n ti lọ sí ilé ìwé, ó ṣeéṣe bóyá bàbá ọ̀mọ̀wé, ìyá ọ̀mọ̀wé, ṣùgbọ́n ọmọ Ọlọ́run. Ìyá ò kàwé ṣùgbọ́n ó ka bíbélì. Ìyá ò mọ nípa ọ̀nà Amẹ́ríkà àbí ọ̀nà Japan, tàbí kò mọ ọ̀nà ìlú England, ṣùgbọ́n mọ ọ̀nà ìlú ọ̀run rere. Ìyá ò mọ ọba, kò mọ ìjòyè nínú ayé, ṣùgbọ́n ọmọ Jésù, ọba àwọn ọba. A sì ń fi ọ̀nà Ọlọ́run kọ́ àwọn ọmọ. Ṣùgbọ́n àwọn ọmọ wọ̀nyí, wọ́n máa sin bàbá wọn jẹ, wọ́n máa gan àti gbọ́ ti ìyá wọn. Ó sọ fún wa wípé ẹyẹ kànàkánná ẹ̀bá odò ni yóò yọ ojú wọn jáde, èyí ni a fi ń sọ wọn di afọ́jú. Ó ní ọmọ idì ẹyẹ mìíràn nìyí ni èyí. Ó sọ wípé òní ó mú ojú wọn ni ó mú jẹ. Ohun tí ó ń sọ ni pé a sọ wọ́n di afọ́jú, ṣùgbọ́n kí o tó rò wípé àwọn ọmọdé nìkan ni a ń bá wí. Ìwọ pàápàá tí o jẹ́ àgbàlagbà, o ní àlùfáà, o ní olùkọ́ni gẹ́gẹ́ bí bàbá nínú Olúwa, ẹni tí ó ń fi ọ̀nà ìyè ànípẹ̀kun hàn ọ́, ẹni tí ó ń sọ bí a ṣe ní láti gbéyàwó, aṣọ tí a ní láti wọ̀, ìrìn tí a ní láti rìn, ọ̀rọ̀ tí a ní láti sọ, ìṣe tí onígbàgbọ́ ní láti ṣe. Ó ń sọ fún wa, a ń sọ fún wa àwọn ohun àmúyẹ tí a fi lè pèsè wa sílẹ̀ fún ọ̀run rere. Ṣùgbọ́n bí o bá ń sin bàbá rẹ nínú ìgbàgbọ́ tí ó ń sin jẹ, bí o bá ń dágun lá wípé ó dùn sọ lẹ́nu, mọ́ ṣe ń sọ nìyẹn, wọn ò mọ wàhálà tí mo ní, wọn ò mọ èyí tí mo ń dojúkọ. Bí o bá ń sin bàbá rẹ nínú Olúwa, bí o bá ń sin jẹ, tí ó ń gan ọ̀rọ̀ Ọlọ́run tí ó ń gbọ́, ó ní ó di afọ́jú. Nítorí wípé kànàkánná ẹ̀bá odò ni yóò yọ ojú rẹ̀ jáde. Èyí ni a fi ń sọ àwọn ẹlòmíràn, ni a fi ń sọ wọ́n di afọ́jú. Ó ṣeéṣe bóyá o lọ sínú ìmọ̀tipara ni, ó ṣeéṣe o lọ sínú ìbọ̀rìṣà, ó ṣeéṣe àgàbàgebè ni ó kún ayé rẹ, tàbí àìgbọràn tàbí àfojúdi.

0: Abayi rayi eri tí ó fẹ́ wá nínú òṣì àti ẹ̀ṣẹ̀ tí a wà tẹ́lẹ̀tẹ́lẹ̀, ṣùgbọ́n tí ó ṣe àríkún wa jọjọ, tí ó sì rán Jésù Kristì, ọmọ bíbí rẹ̀ gbọdọ́jọ́, kí a má baà ṣègbé, ṣùgbọ́n kí a lè ní ìyè àìní pẹ̀lú. A dúpẹ́ lọ́wọ́ rẹ wípé àwa ni o ṣe ní olóríire láti gbọ́ ohun tí à ń gbọ́, láti rí ohun tí à ń rí,
1: ohun tí àwọn ọ̀jọ̀gbọ́n àti ọ̀mọ̀wé ò mọ̀. Orí ta wá lọ́rẹ lọ́fẹ̀ẹ́, a dúpẹ́ fún Bíbélì, ìwé ọ̀rọ̀ Ọlọ́run tí ó ń tọpasẹ̀ wá gẹ́gẹ́ bí ó ti tọ́ àti bí ó ti yẹ. A dúpẹ́ fún ẹgbẹ́ ìránṣẹ́ yìí tí ó gbé dìde láti máa fi ọ̀nà hàn, kí a má baà ṣìnà, kí a má baà ṣègbé. Gbà pé àtìyìn wa ní orúkọ Jésù. Àtúndé láṣáálẹ̀ yìí, gẹ́gẹ́ bí ẹni tí ó ń fẹ́ ìrànwọ́, gẹ́gẹ́ bí ẹni tí ó ń fẹ́ ìtọ́ni, gẹ́gẹ́ bí ẹni tí ó ń fẹ́ ẹ̀kọ́, wá kọ́ wa, wá tọ́ wa, wá ṣe amọ̀nà wa. A sì ń bẹ̀ ọ́ wípé bí o ti ń kọ́ wa, oore ọ̀fẹ́ àti àánú, agbára àti ìrànwọ́ tí ó yẹ wá láti lè ṣe ohun tí ó ń kọ́ wa, fi fún wa ní ẹ̀kúnrẹ́rẹ́ ní orúkọ Jésù. A dúpẹ́ pé o ti gbọ́, ní orúkọ Jésù Kristì Olúwa wa, àmín. À ń kọ́ ẹ̀kọ́ ní àṣálẹ́ yìí lórí ìríran fún àwọn afọ́jú. Ìríran fún àwọn afọ́jú. Ní ọjọ́ ológo kan, ni àwọn tí ó fọ́jú ṣùgbọ́n tí wọn kò mọ̀ wípé ojú wọn fọ́. Nítorí pé a ò ṣe amọ̀nà wọn, wọn ò sì fi igi tilẹ̀ dé ilé ìsìn tí wọ́n lọ. Ṣùgbọ́n bí àwọn wọ̀nyí ti péjọ ní ọ̀pọ̀lọpọ̀ ènìyàn, ni ẹnìkan dé àárín wọn, abàmì ẹ̀dá, ṣùgbọ́n tí òye òye wọn, tí wọn ò sì ríran rí ẹni tí ó wọlé dé yìí gẹ́gẹ́ bí ẹni tí ó yàtọ̀. Àwọn ń fi pé bí afọ́jú tí ó ń fi ọ̀nà han àwọn. Ṣùgbọ́n ohun tí ó yà wá lẹ́nu, tí ó sì ṣe wá ní kàyéfì ni wípé bí ẹni yìí ti dé àárín wọn, ni àwọn ènìyàn tí ó ti gbé ìwé lọ́wọ́, ìwé tí ó ń ṣe amọ̀nà ènìyàn sí ọ̀run rere, ṣùgbọ́n tí wọ́n kà á tí ìdìndìjú tí ó wà lójú wọn tí ò jẹ́ kí wọ́n mọ ọ̀nà sí ọ̀run rere. Síbẹ̀síbẹ̀, tí ohun tí ó jẹ́ amọ̀nà tí ó wà lọ́wọ́ wọn, ṣùgbọ́n tí ó dàbí ẹni wípé bí òwe tàbí bí àlọ́ lé orí, ìtumọ̀ rẹ̀ kò yé wọn. Ṣùgbọ́n bí àwọn afọ́jú wọ̀nyí tí wọ́n pọ̀ ní ọ̀kẹ́ àìmọye bí wọ́n ti wà ní inú gbọ̀ngàn tí wọ́n jókòó síbẹ̀ ni a gbé ìwé yìí lé ẹni tí ó wọlé yìí. Ni ó bá ṣí ìwé yìí ní Lúùkù orí kẹrin, mo ń kà á láti ẹsẹ̀ 16, ó sì wá sí Násárẹ́tì níbi tí a gbé tọ́ ọ dàgbà bí ìṣe rẹ̀ ti rí. Ó sì wọ inú sínágọ́gù lọ lé ọjọ́ ìsinmi, ó sì dìde láti kàwé. A sì fi ìwé wòlíì Aísáyà fún un. Nígbà tí ó sì ṣí ìwé náà, ó rí ibi tí a gbé kọ ọ́ pé, "Ẹ̀mí Olúwa ń bẹ lára mi, nítorí tí ó fi àmì òróró yàn mí láti wàásù ìhìn rere fún àwọn òtòṣì. Ó sì ti rán mi láti ṣe ìwòsàn àwọn ọkàn oníròbìnú jẹ́ àti láti wàásù ìdásílẹ̀ fún àwọn ìgbèkùn ìtúnríran fún àwọn afọ́jú àti láti jọ̀wọ́ àwọn tí a pa lára lọ́wọ́. Mo fẹ́ kí o fiyè sí ohun tí wọ́n kà ní ọjọ́ náà, ìtúnríran fún àwọn afọ́jú. Èyí ni orí ẹsẹ̀ ọ̀rọ̀ tí a ń sọ̀rọ̀ lé lórí ní àṣálẹ̀ yìí nípa èyí tí Jésù Kristì, ọmọ Ọlọ́run, ìyè, òtítọ́ àti ọ̀nà. Ẹni tí a sọ fún wa wípé a fi ọmọ kan fún wa, a fi ọmọkùnrin kan fún wa, ìjọba yóò sì wà ní èjìká rẹ̀, a ó sì máa pe orúkọ rẹ̀ ní ìyanu. Olùdámọ̀ràn, ọmọ aládé, àlàáfíà, bàbá ayérayé, Ọlọ́run alágbára. A sì sọ fún wa wípé àlàáfíà ń bẹ lé ọwọ́ rẹ̀ pẹ̀lú. Òun ló sọ fún wa wípé a gbé òun dìde láti fi ìtúnríran fún àwọn afọ́jú. Èyí ya àwọn Farisí àti àwọn Sadusí lẹ́nu, nítorí wípé àwọn Farisí jẹ́ ẹni tí ó tilẹ̀ máa ń jẹ́ wípé bí o bá ti ìfọ́jú tẹ́lẹ̀ tẹ́lẹ̀, bí o bá lọ sí ìpéjọpọ̀ wọn, bí o bá lọ ní oyè ìgbà, ó dájú wípé wọ́n á sọ di afọ́jú. Bí o bá sì ti fọ́jú tẹ́lẹ̀ tẹ́lẹ̀ kí o tó dé àárín àwọn Farisí àti àwọn agbowó òde, ó dájú wípé wọ́n á mọ jì sínú ikòtò kí o tó padà sílé. Nítorí Jésù Kristì sọ fún ọ wípé àwọn wọ̀nyí ni afọ́jú tí ó ń fi ọ̀nà han afọ́jú tí wọ́n sì ń rì sínú ikòtò tí wọ́n ń ṣègbé. Ó sì sọ fún wa gbangba wípé àwọn wọ̀nyí ni ó sọ àwọn tí ó ń tẹ̀lé wọn di ọmọ ọ̀run àpáàdì ní ìlọ́po méjì. Ṣùgbọ́n bí ó ṣe ti Jésù ni, bí o bá wá, o ní fi ìríran fún àwọn afọ́jú. Ní orin Dáfídì, orí 146, ẹsẹ̀ ìkẹjọ, bí o bá ní ìṣòro nípa ṣíṣí Bíbélì, kí o sọ fún ẹni tí ó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ kí ó ràn ọ́ lọ́wọ́. Orin Dáfídì 1:6, ẹsẹ̀ ìkẹjọ, Olúwa ṣí ojú àwọn afọ́jú, Olúwa sì gbé àwọn tí a tẹ̀ lórí ba dìde, Olúwa fẹ́ àwọn olódodo. Ẹsẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run yìí ń sọ fún wa ìkan nínú àwọn iṣẹ́ tí ó ṣe pàtàkì tí Ọlọ́run máa ń ṣe. Ó máa ń ṣí ojú àwọn afọ́jú. Ní Isaiah 42:42, ni wòlíì tí ó rí ìṣípayá ọ̀rọ̀ Ọlọ́run ni ó ń sọ fún wa gẹ́gẹ́ bí ìsọtẹ́lẹ̀ tí ó ń fi agbára Ọlọ́run hàn. Ní Isaiah 42:40, ẹsẹ̀ 6-8, Èmi Olúwa ni ó ti pè ọ́ nínú òdodo, Èmi ó sì di ọwọ́ rẹ mú, Èmi ó sì pa ọ́ mọ́, Èmi ó sì fi ọ́ ṣe májẹ̀mú àwọn ènìyàn, ìmọ́lẹ̀ àwọn kèfèrí, láti la ojú àwọn afọ́jú, láti mú àwọn òǹdè kúrò nínú túbú, àti àwọn tí ó jókòó lé òkùnkùn kúrò ní ilé túbú. Èmi lé Olúwa, èyí lé orúkọ mi, ogó mi lé èmi kì yóò fi fún ẹlòmíràn, bẹ́ẹ̀ ni èmi kì yóò fi ìyìn mi fún èrè gbígbẹ́. Ẹsẹ̀ 16, orí yìí kan náà, Emi o si mu awon afoju ba ona ti won ko mo wa. Emi o to won ninu ipa ti won ko ti mo. Emi o so okunkun di imole ni iwaju won. Ati ohun wiwo de titọ. Nkan won yi le emi o se fun won. Emi ki o se ko won sile. Li awon ese ti mo ti ka fun o ninu majemu titun ati majemu lailai ninu oro olorun ti o ye ti o si lagbara ti ki toni je oro olorun ti ki ye awon wonyi ni ati ri ileri pupo wi pe emi olorun wa ni ara Jesu Kristi ni ilopo ti o re koja ti Abrahamu ti o re koja ti Mose ti o re koja ti Joshua, ti o re koja ti Elijah, ti o re koja ti Elisha, emi olorun ti o wa ni ara Jesu Kristi, ti o re koja ti Davidi, ti o re koja ti woli kankan, ti a ti ri ninu aye ri, ti o re koja ti iranse olorun, ti o wa yala ni majemu lailai, tabi ni majemu titun, emi oluwa ti o si wa lara Jesu yi lo je ki o so fun wa wipe, oun yo fi iriran fun awon afoju sugbon ki a to mo we pe bawo ni a se le gba iran wo ni owo Jesu bi a ba foju ki o le la oju wa o ye ki a mo awon wo ni bibeli n pe ni afoju nitori o se se nigba ti o gbo wi pe a fe so lori iriran fun awon afoju o sese ki o dide ki o gbe bibeli re ki o ma lo si ile wi pe igba ti won ba fe so eyi to kan mi ma pada wa nitori pe oju mi o fo mi o te ti igbe gaga si oju ri ko si bo se le jina to bi n ba wo e lo kan ma mo pe lagbaja lo nbo yen awon eyan ti e ma so wi pe o dabi eni pe oju merin ni mo fi se oju meji nitori be bi a ba fe soro lori wi pe iriran fun awon afoju o sese ki o so wi pe eyi ni okan mi o si kan o bo ba gbo wi pe Jesu n se nkan kan o ye ki o ye ara re wo wi pe nje ohun ti Jesu n se yi ti o n fi iriran fun awon afoju nje mi o fe ni ipin nibe mo si gbagbo wipe onikaluko wa ni o fe ni ipin ninu ore Jesu ati ibukun ti Jesu Kristi mu wa sugbon je ki o ye o wipe Jesu ni o ma nfi iriran fun awon afoju sugbon mo nbere ibere wipe awon wo ni olorun ka si afoju awon wo ni iwe mimo kan mo wo leti wipe afoju ni o sa lo si odo Jesu ki Jesu ki o ba le fun o ni iriran ni ori Isaiah ti mo nka fun o ni ori ikeji le ni ogoji lati ese ikeji din ni ogun o wi pe gbo eyin aditi ki e si wo eyin afoju ki eyin ki o le ri tani afoju bo gbagbo wi pe ibere yi ni o wa ni okan re be a tin kigbe ti an kilo ti an kera la ti an so wi pe Jesu Kristi ma n fi iriran fun awon afoju o n bi mi lere wi pe ta ni afoju gbo idahun ti olorun fun o ni ese kokandini ogun ta ni afoju bi ko se iranse mi tabi aditi bi iko ti mo ti ran ta ni afoju bi eni pipe ti o si foju bi iranse oluwa o nso fun o iye ki o mi o to o nso fun o wi pe o ni tani afoju bi iranse mi o ni awon ti mo ran nise awon ti mo gbe oro olorun le lowo awon ti mo fi oro igbala ki won ma kede re ti mo so fun o ni ko si afoju bi ti won awon mo lefi awon eya juda awon ti olorun gbe dide ni ile israeli wi pe ki won je alore ati ajihin rere fun awon egbe won toku ni olorun wa nke si won o ni egbo eyin aditi won ba wo fe fe fe won so pe tani olorun ba soro o leyin ni o ni eri eyin afoju won ni tani olorun pe ni afoju o ni eyin iranse mi ni awon ni wasu awon ti won gbe bibeli awon ti won gbadura awon ti won se ise esin o ni awon ni o npe ni afoju o ni tani aditi bi iko ti mo ran tani afoju bi eni pipe eni to so wipe ona mi mo okan mi si mo gara mo ti le pe papa bi olorun ba nbere wipe awon ni won pe ninu awon wo ni won pe ninu ise esin mo je kan olorun wa so wipe iwo to je kan ninu awon ti won pe ni ise esin iwo to mo bi ati kasamu iwo ti o si mo bi ati ko awon elomiran le oro olorun iwo ti o pe ninu orin kiko iwo ti o pe ninu ise ajirere iwo ti o pe ninu ise esin o ni iwo ni afoju ti mo fe ki jesu ki o la loju bi o ba je be o je wipe mo ni lati joko mo si ni lati gbo mo si ni lati pe jesu ki o wa si igbesi aye mi wipe oju mi fo mo si fe ki jesu ki o la wese ogun ni riri nkan popo sugbon iwo ko kiyesi o ri nkan popo awon iranse oluwa ri nkan popo sugbon won ko kiyesi nitori be ni o fin pe won ni afoju ni sise eti sugbon o n ko gbo ninu iwe woli esa yi kan na ni ori ikerin din ni ogota 56 lo nso fun wa ni ese ikewa mo si gbagbo wipe ko seni ti o fe ba olorun jiyan abi o wa kin to ka ese yi mo fe ki o wo jamba ati ese ti o nse awon ti won ba olorun jiyan awon ti olorun so wipe afoju e wa kin layin ni oju ti won jiyan wipe o nda o emi ko mi o kin se afoju emi ti mo nse ise esin emi ti o je pe lati kekere lati sami fun mi emi to je pe lati kekere iyawo ti mo gbe papa arede lagbera wa ti won fun ani oruka ninu ile esin emi le n pe lafoju emi ni mo n gbe opa fun alufa wa ni akoko ikore o ni ojuse ti mo nse gbo o awon ti won ba olorun jiyan ni Isaiah ori ikarun din ni adota 45 ese ikesan Isaiah ori ikarun din ni adota ese ikesan igbe ni fun eni tin ba eleda re ja apadi ninu awon apadi ile amo yo ha wi fun eni ti o mo pe kini won se tabi ise re pe ohun ko li owo o nso fun a wi pe egbe egun idajo wa lori eni ti n ba eleda re ja eni ti n jiyan eni ti olorun pe ni afoju pe ki o wa gba irina to n jiyan to so pe rara o emi ko olorun fi eti e se ti e mo riran to se ari eni ti o riran to ti o fe iriran lodo jesu so wa nbi rara o biru eni be ba wa o pada lo le nitori wipe olorun oni ko ni ba eni kankan se ti olorun ba n to si ona wipe afoju ni to ni rara to ni o riran eyi ni o se awon farisi wo ni johanu ori kesan mo se n pada bo ni Isaiah ori ikerin din ni ogota sugbon wo johanu ninu majemu titun johanu ori kesan lati ese ikokan din ni ogoji jesu wipe nitori idajo ni mo se wa si aye yi ki awon ti ko riran le riran ati ki awon ti o riran le di afoju ninu awon farisi ti o wa lodo re gbo nkan won yi won si wi fun pe awa pelu foju bi jesu wi fun won pe iba se pe eyin foju eyin ki ba ti le ese iba se pe e gba wi pe e foju e ba ti je wa ese yin kia kia kia si gba okan yin la ese yin iba ti di pe pare eyin ki ba ti le ese iba se pe eyin foju sugbon nisisin eyin wi pe awariran nitori na ese yin wa sibe bi a ba njiyan bi a ba so wi pe a je ni ti oriran nigba ti a je afoju o so wi pe ibaje ati idajo ati ese wa yo wa sibe sugbon bi olorun tin pe afoju ton kire pe mo wa nbi o sanu fun mi lami loju je kin riran iru eni be lo ma ngba anu mo si gbagbo wi pe enikeni to wa nbi lasale yi bi o ba fi nkan kan bo ara e mole ti o ba fi ete sile ki o ma pala pala pa bi o ba wa wi a wa wi ati awijare bi o ba so wi pe o nje ariran nigba ti o je afoju bi o ba je gba ara re gege bi olorun ti gba bi o ba pe ara re ni oruko ti olorun pe ohun mo gba wi pe anu wa ni asale yi ore ofe si wa pelu wo Isaiah ori ikerin din ni ogota lati dahun ibere ti a bere ni isaju wi pe ta ni afoju ese ekewa Isaiah ori ikerin din ni ogota ese ikewa afoju le awon alore re o pe ni gbogbo won o di aja ni won ti ko le igbo won a ma sun won dubule won fe ma tugbe awon alore awon ni wasu la npe be awon to nlu ago ni owuro kutukutu wi pe eronu piwada ijoba olorun ku si dede eji ninu orun yin ki e gbadura e ke pe oluwa jesu nbo awon won yin dan pe ni alore awon ti won pe wa wi pe ki a wa sin olorun awon ti won jade wasu sugbon nigba ti olorun wo won dele dele ti o wo inu okan won ti o wo iwa won ti o wo irin ese won ti o wo iwoso won ti o wo isise won ti o wo igbeyawo won ti o wo ikobirin jo won ti o wo bi won se nbi mo bi won se ntomo o wa ni afoju le awon alore re o si so wi pe o pe ni won nkan to si se wa laanu ni wi pe awa ti a nfe itosona o se wa laanu wi pe awon afoju ni a ntele Jesu si je ki o di mo fun wa wi pe bi afoju ba fi ona han afoju awon mejeji won se kini won ja sinu koto won se gbe igbala osi furu fun afoju ti afoju fi ona han wi fun mi eni to nse pe to nko e bon se ngbadura eni ti le oturo to nso fun o e bi le ti e se le toro eni to mu oti amuyira to si so fun o ona to fi le ko ara re ni ijanu eni to sina to si so fun o wi pe bo ba fe mo ona lati lo si orun rere o ya ma bo je ki n fi ona han o si sina eni ti o n to sara ti o mu amuyira ti igo lo je oluwa e siga ewe ti won ja ninu igbo o lo ntele kaakiri lo ran lo n fi kan ran kan to so pe o n sogo eyi ni si wo lo n fe ko ebon se n gbadura o lo n fe ko bi le ti e ba se toro o lo n fe ko bi wa se le kapa awon omo ti e awon alore tolorun so nipa awon niyan o wa n so wi pe afoju le awon alore re mo so pe ohun to se wa laanu ni wi pe opolopo ti won fe lo si ijoba olorun ni won lo n ba awon wonyi pe ki won ki o to won si ona mo dupe lowo olorun wi pe igbagbo aye baye yi ona to to lati lo si ijoba orun ati beyan se ba jesu pade to ni igbala to n bo lowo ese mo dupe wi pe mo se alarin ba pade e mo si ku e ku orire iwo to wa to so pe o fe mona iwo to gba wi pe afoju ni o ye ko se wa ni kaye fi elomiran ti o ba mo pe o n je afoju ngba to wa si bi ni asale yi ti àwọn tí wọ́n pè ní ọmọ kéékèèké ọmọ àná tí wọ́n bẹ̀rẹ̀ sí ní kọ́ ẹbí wọ́n ṣe ń gbéyàwó o sì ti bí wọn o ti bírú wọn dànù tó tiẹ̀ ti sọ wọ́n sómi irú àwọn wọ̀nyí tí wọ́n ń kọ èlò ti lọ bá dókítà tí wọ́n ti fàyọ tí wọ́n ti jùnù tó tiẹ̀ rí wọn mọ́ àwọn wọ̀nyí kéékèèké ni wọ́n wá dúró síwájú ẹ̀ tán sọ wípé ká máa mú sùúrù ká tó gbéyàwó ká máa gbàdúrà ká jẹ́ kí ọlọ́run kí ó tọ́ wa bí a bá fẹ́ fi àwọn ọmọ wa fún ọkọ a fẹ́ fi wọ́n fún aya tàbí ohunkóhun tí a fẹ́ lọ ṣe ìdáná ó yẹ kí a jẹ́ kí ọlọ́run kí ó tọ́ wa kí a má fi àìdọ́gba dàpọ̀ pẹ̀lú àwọn aláìgbàgbọ́ kí a má sì fẹ́ ẹni tí ó ti kọ ọkọ rẹ̀ tàbí aya rẹ̀ tí ó ti kọ̀ ọ́ sílẹ̀ bí ó bá jẹ́ pé o gbà pé afọ́jú ni ó ní jókòó wà á sọ pé èwo ni èyí tó dé bá mi yìí àbùkù ńlá gbà kú ọmọdé yìí tó ń yọwọ́ sèmi àgbàlagbà wípé bàbá ẹ̀ka ìwé yìí fún wa ó máa ṣe o bí ò bá jẹ́ ìgbàgbọ́ yìí náà ẹ kò burú ṣá bó o bá gbà pé o já fọ́jú ò ní jókòó bẹ́ẹ̀ àbí ó ṣeé ṣe láti jókòó bẹ́ẹ̀ irú àwọn èèyàn tí wọ́n rò pé wọ́n lajú pé àwọn ò tún ní ìtọ́sọ́nà kankan mọ́ bí wọ́n bá dé tán rí irú àwa kéékèèké wọ̀nyí tí a ń kọ́ wọn ní ẹ̀kọ́ ọ̀rọ̀ ọlọ́run wọ́n mú fìlà wọn ni wọ́n á sì lọ sílé wọn pé mi ò mọ̀ pé ẹgbẹ́ àwọn ọmọ kékeré ló wà níbẹ̀ àwọn ẹgbẹ́ ọmọ mi wọ́n ní kí n jókòó ká máa pàtẹ́ ká máa dìde ká máa kọrin ká máa ṣí bíbélì ó máa ṣe o ṣùgbọ́n pé ìwọ tí ọlọ́run ṣe ló lórí ire tó jẹ́ kó ní ìrẹ̀lẹ̀ ó jẹ́ kó fẹ́ gba ti ìjọba ọlọ́run mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run wípé gbédigbédi tó máa ń gbé àwọn ẹlẹ́ṣẹ̀ tí kì í jẹ́ kí wọn kí ó fẹ́ gbọ́rọ̀ ọlọ́run kò jẹ́ kó bà lé ọ èyí tó máa ń jẹ́ kán sá káàkiri tí wọn ò ní mọ̀nà ìjọba ọlọ́run ó jẹ́ kí orí rẹ kí ó wálẹ̀ ó jẹ́ kí ọkàn rẹ kí ó balẹ̀ ìgbà tí wọ́n sọ wípé ẹ ṣí ìwé ọ̀rọ̀ ọlọ́run o bẹ̀ sí ní ṣe o bẹ̀ sí ní kà á bí wọ́n ti ń kà á tí ó ń gún ọ bí abẹ́rẹ́ tí ó ń ṣá ọ ládàá tí ó ń ṣá ọ láàké bẹ́ẹ̀ ni ó ń sọ pé ọlọ́run ibi tí mo kù sí bá mi yọ́ dànù bó tilẹ̀ ń ṣòro bó tilẹ̀ dàbí ẹni wípé nǹkan tí wọ́n ń sọ yìí ó dàbí ẹni pé ǹjẹ́ èmi tí mo ti dàgbà ǹjẹ́ kò ti pẹ́ jù ó wá ń sọ fún ara pé mi ò ní jẹ́ kó pẹ́ jù fún mi ìgbà tọ́lọ́run ti mú mi wá ni ó fẹ́ ṣe mí lólóríire ni mo kí ọ kú oríire nítorí pé òde ibi tí Jésù ti máa ń lani lójú bó o bá ti dé tó ti fọkàn ẹ balẹ̀ tó sì ń fẹ́ gbọ́rọ̀ ọlọ́run ó dájú wípé ọmọ ìgbàlà ò ní ṣègbé ṣùgbọ́n bó o bá mọ̀ bẹ́ẹ̀ bí àwọn olùkọ́ wa bí wọ́n ti ẹ̀kéré ju èyí ni mo ṣe bí Josiah ọmọ ọdún mẹ́jọ nígbà tó ń jọba àbí bẹ́ẹ̀ kọ́ mo ṣe bí ọmọ kékeré ni Dáfídì nígbà tí ó lọ gba gbogbo àwọn ọmọ Ísíráẹ̀lì kúrò lọ́wọ́ Gòláàtì tí ó ń fẹjú mọ́ wọn tí ó fẹ́ pa wọ́n mo ṣe bí Jésù pàápàá tí wọ́n ń wò tí wọ́n sọ pé ṣé bí ọmọ Màríà ni èyí ni ó rántí pé ọmọ ọgbọ̀n ọdún ni nígbà tí ó dúró ní iwájú àwọn ènìyàn tí ó ń kọ́ wọn ní ẹ̀kọ́ ọ̀rọ̀ ọlọ́run tó ń ṣí bèlì fún wọn tí ó ń pe àwọn àgbàlagbà àwọn arúgbó àwọn ìyábìnrin àwọn bàbá tí ó ń pè wọ́n wípé kí wọn kí ó wá kí wọn kí ó sòrò nípa àdá ẹ̀ṣẹ́ wọn bí ò bá jẹ́ wípé wọ́n mọra wọn ní afọ́jú ni wọn ò ní gbọ́ nǹkan tó ń sọ ṣùgbọ́n a dúpẹ́ lọ́wọ́ ọlọ́run wípé ní àṣálẹ̀ yìí ó jẹ́ kí a mọ àwọn wo ni a ń pè ní àwọn afọ́jú wo Kọ́rìntì kejì orí ìkẹrin Kọ́rìntì kejì ní májẹ̀mú titun orí ìkẹrin ẹsẹ ìkẹta sí ìkẹrin ṣùgbọ́n bí ìhìn rere wa bá farasin ó farasin fún àwọn tí ó nù ẹ̀kọ́ ìhìn rere wípé kí a jẹ́ wẹ̀ṣẹ̀ wa kí a kọ̀ ọ́ sílẹ̀ kí a gba Jésù Kristì gbọ́ kí ó lè gbà wàhálà kí ó lè gba gbogbo ẹ̀ṣẹ̀ pátápátá lọ́wọ́ wa bí irú ẹ̀kọ́ bẹ́ẹ̀ bí ó bá farasin ó farasin fún àwọn tí ó nù ẹ̀kọ́ wípé bí a bá ti ní ìgbàlà tán wípé a tún láti wá ojú olúwa láti lè ní ìsọdi mímọ́ ní ẹ̀kúnrẹ́rẹ́ kí gbòǹgbò ìkorò àbínibí tí ó wà nínú wa kí ọlọ́run kí ó lè fi ọwọ́ agbára rẹ̀ àti ìwẹ̀nùmọ́ ẹ̀jẹ̀ Jésù kí ó lè fi fà á tu kúrò kí ìfẹ́ ti ọlọ́run kí ó lè jọba nínú ọkàn wa kí a lè fẹ́ ọlọ́run pẹ̀lú gbogbo ọkàn pẹ̀lú gbogbo àyà pẹ̀lú gbogbo iye wa àti pẹ̀lú gbogbo agbára wa ihin rere ti so di mimo yi bi o ba fara si fun enikeni o fara si fun awon ti o nu awon ti o sonu bi o ba n gbo wi pe anfani ti o wa ninu ire ni pe nipa ina re le amu wa larada bi ore ofe ti iwosan pelu agbara olorun ore ofe ti a fi wo nisan pelu ina Jesu Christi bi o ba fara si fun enikeni o fara si fun awon ti o nu bi o ba n gbo wi pe emi olorun kan wa ti a n pe ni emi mimo ti o ma n dari eni ti o si n gbo oro olorun ninu ire wi pe awon ti a n se amona fun lati odo emi olorun wa awon ni se omo olorun bi enikeni ba fe gbe yawo tabi o fe sise tabi o fe rin ajo abi o fe da owo po pelu enikan tabi elomiran ti ko si mo eto ni olorun ti ko mo bi emi olorun se n sa mona o n so fun a wi pe eko ihin rere wi pe emi olorun ma n sa mona fun awon ti re bi o ba farasin o farasin fun awon ti o nu eko ihin rere si ni wi pe okunrin kan aya kan aya kan oko kan nitori wipe eko yi n so fun a pe awon mejeji yo si di melo ara kan se o so pe awon mewe wa yo si di ara kan se o so be bi o ba je wipe eko yi eko ihin rere wipe okunrin kan aya kan bo ba farasin o ye ki o ma awon to farasin fun gbati olorun da adamu obirin melo lo da pelu e se olorun o lagbara olorun o si ni iye ninu ko ni oye wi pe ninu gbogbo agbaye okunrin kan soso to da eyi ti ba fi 100 yawo ta lore mo se bi Solomon ni o ni won to egberun mo si ro pe bi enikeni ba fe aya pupo adamu ye ko ni aya pupo sugbon nitori pe ilana ati eto olorun olorun fun adamu ni efa kan soso mo si fe ki o se afiyesi wi pe nigbati ikun omi to fe pa aye re patapata olorun ri enikan ti o ri oju rere ni odo re to si ni ore ofe ni oju re eyi ni a n pe ni Noah o si ni awon omokunrin melo gege bi omo won je melo Noah ati awon omo re okunrin meteta won je melo merin bi o ba mo itan bibeli dara dara awon eniyan melo ni o wa ninu oko igbala ti iku omi ti o pare awon melo awon mejo okunrin merin obinrin merin okunrin kan pelu aya re kan soso gbogbo awon ti won fe aya pupo ti won ko won kunle ton wa dabi shosho primary school to dabi ki okunrin ki o wa laarin ile ko ma mo oye awon omo ti o bi won po to be ge ko ma si mo iyawo ki iyawo se ma so pe ko je obe temi e mo mo pe ti ti ya le nikan lori nsin o dara ko ma sogun sira won gbogbo awon be omi ikun mi na ba lo patapata awon ti won ye ti won ni igbala ni akoko na ni awon to je wi pe okunrin kan aya kan bo ba si ranti aye ti loti nigba ti olorun fe fi ina pa sodomu ati gomora re won po nbe awon to fe won meta merin mewa tabi ogun tabi ogbon kosi kan to bo ninu idajo olorun abi won bo rara loti to fe aya kan soso ati omo re meji ti o wa ni to se awon ni won yo kuro ninu e sugbon aya kan ta ti nwi ina papa o kuro ninu ina Sodomu ati Gomora sugbon ohun to gbagbe sinu aye won ojule o seese a o ko ye ti se ti le wa lokan e o ko le si sorun le si le wa ninu okan e ibi ti isura e ba wa ibe ni okan e ma wa bo ba ni won sita awon won ti Jesu Kristi ba de awon onfa to nfa awon elese sile ti ki ti oni je kan lo niyan gba to ni kan si suru lere oni kan se bute meta oni yawo kan si ibomi bi Jesu ti e fe de bo ti e npe o ni gbo ipe nitori pe igbe iyawo pupo adio leti ara oniye afo loju oni mona e ti o ti e je iyawo kan soso ajo ti won da owo to da si bi kan ko jule oni gbogbo e aparun gbogbo awon omo odo to ni awon ile ta ko awon dukia ta ni lo nso pe oko mi se bo ma se pari ni bi awon angeli ti so pe e sare e jade e ma se ilora idajo nbo ni loti papa anu olorun po afa seyin loti ti o jade lati lo wa su fun awon eniyan wi pe olorun fe fi idajo ina pa ilu yin re bo si se de tan ni o ya o e wa jade o ko me to ma mu bo se mu ele o jule o tun mu ti bi o tun jule awon angeli le won ni re pe jade baba ye jade ina nbo oni mo nbo mo nbo ko me to ma mu nu e gba to ya ti o me to ma se ni awon angeli di lo mu pe o ya jade sa sala fun emi re ni iyawo kan na to fe o dupe pe loti oni ale ni sodomu ati gomora iwo to so pe iyawo kan lo fe to lale nta gbangba adekun kedere abewo lojo ti Jesu ba de opolopo ani sister nko sister o wa ni ijoba Olorun ni ase igbeyawo odo agutan loke nigba ti Jesu Kristi ba de boda wa to ma wa su fun anko to ma wa su ninu boss to si je wi pe gba ti won fe ko ile Olorun wa o lo fi okuta igunle o lo fi lele boda o wa o la le nta eyin ni o mo se e te n fi ayin pe iyawo kan ni mo ni iyawo kan ni mo ni e joko be Jesu kun ko mo okan e o mo bi to rin ide o mo bi to sa lo loru o gba to ju yawo e le to lo sibi kan o mo nkan to lo se o le pamọ fun eniyan sa foju lawon eyan to n pamọ fun awon na okunkun riran sugbon gba ti Jesu ba de iya lenu ni lojo na awon ti won ti waasu jake jado ile Nigeria gba ta ba de ohun ti a ba fe won ko ekun agbon awon omo ijo miran gba ti alufa ton ba fe ku alufa miran nigba ti o ba ri awon deacon awon ti o je pe awon osise won ti o ba fe won ku to lo bi Jesu pe awon osise mi da awon osise o peye won o kese jari won o si nibi awon alaga bagebi awon alafarase awon foju ti won mo pe won foju won o wa ina wa majo iya iparun ise nise titi ayeraye ika abamo awa wa lenu opolopo ani ki mo ki se bi won ti wi ki mo ki se atunse ki mo ki gbadura ki mo ki gba agbayori lati bo lowo ese eti an so yi ni awon angeli ni won ba mu loti ati yawo re ati awon omo mejeje o ya e jade won ba nlo won e ma boju won yo e ma boju won yo ina njo e ma se panu o iyawo ba nro wi pe so gbogbo damask lace gbogbo bata onile ego gbogbo bolu gita nko sese o pari niyan gbogbo eta fi igba ati akoko kojo ni iseju kan bi ise eyan ise atodumodun bo se njona niyan abi ere ni abi awada ni abi ati enlala ni a si je omugo a ju kini ile be won si ni e ma boju woyin ta ba ti e boju woyin nko kilo ma sele o ba don tan bo ti boju weyin o ba di awon eyo
2: iwo na wo ara mi
1: lo tin lo ni waju o ri wi pe ko gbo iru ese yawo mo o mo wi pe nkan kan ti sele ko si to be lati boju weyin ah oni lo ri lo so fun wa pe kin de te wa se ko ibeli iyawo mi ni o je kin wa joko be sister de ri yin e wa se ko bibeli ojo na e wa gba laye wa e je ko ko wa ninu okan yin ha okan mi ni o je kin wa joko be ojo kan bo to ni mo oko to ni mo aya ni ti na ban jo ti ya nje eyan ti won pa yin keke ti won sise oro ti won so pe omi o oro oro ah ko se nta tu enikan lara tori pe ojo anu ati koja patapata ode wa gbala e ku wa lawa yori ko si ni gbala ki wa e ko yi pada ah iyawo mi keji ni ko ni ju mi le o feran mi pupo pupo ah ife orun apadi ni bo se boju wa yin niyan o ni Jesus ba wa ran wa leti ki Jesus ko to lo wi pe eran ti aya lo ti o eran ti o eran ti o mu nbo o ni akoko ti Jesus ba nbo opolopo ni o da bi aya lo ti adura mi ni pe ko ma se pelu won oni ti ihinrere ti an so nipa eyi ihinrere wi pe okunrin kan aya kan bi o ba farasin o farasin fun awon ti o sonu ese ikerin ninu awon eni ti olorun aye yi ti so okan won okan awon ti ko gbagbo di afoju ki imole ihinrere kristi ti o logo eni ti se aworan olorun ki o ma se mole ninu won mo n gbadura fun pe ki o ma se pelu won ihinrere ti o logo yi oro olorun ti o ma n weni mo ti o ma n gba ese lowo eni oro olorun ti o ma n fi iye eni pekun jin ki onikaluko ti o ba gbagbo ki o le je ti eni kookan wa sugbon so fun wa wi pe ti ihinrere ti a n waasu re eko oro olorun ti o ma n tun aye eni se ti o ma n yi ni pada ese ikerinla e jowo won si afoju ti n fona han afoju ni won o mo oni won se n kele olori we pe ah o n lo si egbe ikeko bibeli mo ba lo to ku ba ku fun e ko se n ta ba e lo oro iye la n so nipa eyi oro iye a nipa ekun emi a so pe bo ba lo sibe e bo ba gboran si eyi ti awa afoju ta n so fun e ni bi bo ba lo si ohun to lo n keko bibeli e bo ba bimo won ni wa be ko jade e ma wa sebi bawon eyan wa ba wa ko mo jade sebi Jesu wa wa emi olohun a si wa nbe baba ayeraye oludamoran a si wa pelu wa awon angeli olorun o si ni fi wale mi o ro pa ti e nfe ki awon omo ti ko wa na papa abi wo fe ko omo ti e jade pe lawon omo ti alufa to nse pe yen lo fe ko wa be ko omo jade e to se ilu yawo e nle tan to gba ni salubata a wa kuro me a wa lo wa be ko omo jade bo ba sure adura e o le gba se olorun ki gbo telese wọ́n ti sọ fún wa pé bó bá lọ kẹ́kọ̀ọ́ bíbélì bó bá lọ síbi tán ti ń sọ ọ̀rọ̀ ìgbàlà bó bá lọ bó bá bímọ àníwọ́ bẹ́ẹ̀ kó jáde jókòó lé ẹ̀ bó bá ní wá kọ́ ọmọ jáde ṣèbí mọ́ bá wá náà ìnáwó náà máa kó wá sí wọn ò ní wá kán má béèrè bí ò tẹ̀jú bisikíìtì díẹ̀ àbí wọ́n wá lẹ́nu òfo àwọn onígbàgbọ́ nìkan ló lè wá lẹ́nu òfo àbí kì í ṣe bẹ́ẹ̀ ṣùgbọ́n báwọn bá ti wá tí wọ́n ti ń jókòó náà ń béèrè wí pé pèsè nǹkan kan sílẹ̀ ni àbí àní jẹ ìrẹsì ti ọmọ tẹ̀sẹ̀ ẹ̀bí ìgbèsè náà ń kó bá wà bọ́n bá tiẹ̀ jókòó lé wa ilé wọn mo tẹ̀ rò pé ó dá náà pápá àbí ò dá ṣebí láyé àtijọ́ tá a bá bímọ wọn á wá mọ àmúyíra ńlé wa àti ilé ẹ̀ náà máa ti máa sọ̀sọ́kúsọ kán tó délé wọn ti ṣubú gọ́tà níyàwó àlùfọ́ abẹ́ lọ́wọ́ ẹ pé ọkọ mi nǹkan kò délé ẹ ni ó wá bí ṣùgbọ́n ẹ lè tọpasẹ̀ o a wá rí i pé ọkọ ti ṣubú nu gọ́tà láti ilé ẹ ṣé ìgbàgbọ́ nìyẹn ìgbàgbọ́ ni ìfọ́jú ọkàn àti ìṣìnà púpọ̀ ni. Ó ní afọ́jú tí ń fi ọ̀nà hàn ẹ̀tí ń fọ̀nà hàn afọ́jú ni wọ́n bí afọ́jú bá

18. Ègún ni fún ẹni tí ó ṣe afọ́júlé ọ̀nà. Ẹlẹ́ṣẹ̀ tó wá jẹ́jẹ́ tiẹ̀ tó ń fẹ́ lọ sí ìjọba Ọlọ́run afọ́jú ni. Orin kan sọ fún wa ní àwọn iléèsìn pé afọ́júlé aláìgbàgbọ́ kò mọ iṣẹ́ Ọlọ́run. Gbogbo àwọn aláìgbàgbọ́, gbogbo àwọn ẹlẹ́ṣẹ̀, gbogbo àwọn tí ò tí ì rí ìgbàlà, afọ́jú ni wọ́n. Àlùfáà tí ó bá sì wàásù tí ó tún ṣì wọ́n lọ́nà, a sọ fún wa wípé ègún ni fún ẹni tí ó ń ṣi afọ́júlé ọ̀nà. Gbogbo ènìyàn yóò sì wípé àmì. Orí ìkejìdínlọ́gbọ̀n, Deuteronomy orí ìkejìdínlọ́gbọ̀n, ẹsẹ̀ ìkọkàndínlọ́gbọ̀n, ohun tó máa ń ṣẹlẹ̀ sí àwọn afọ́jú nìyí. Ìwọ ó sì máa fi ọwọ́ tálẹ̀ lé ọ̀sán gangan, bí afọ́jú tí fi ọwọ́ tálẹ̀ nínú òkùnkùn. Ìwọ kì yóò sì rí rere lé ọ̀nà rẹ. Àwọn tí ó ṣa Ọlọ́run tìlẹ̀ à ń sọ fún báyìí. Mo ń bẹ Ọlọ́run pé kí èyí kí ó má ṣe jẹ́ ìpín rẹ. Àwọn tí wọn ò kọ ẹ̀ṣẹ̀ wọn sílẹ̀, àwọn tí wọ́n ń wo àwọ́ mọ́, bóyá ìyàwó kejì, ìyàwó kẹta, ìyàwó kẹrin, ó ń sọ fún wa wípé afọ́jú ni wọ́n o. Ó sì ń sọ wípé wọn kò ní rí ire lé ọ̀nà wọn. Ẹni ìnilára ṣá àti ẹni kíkó lé ọjọ́ gbogbo ni wọn ó jẹ́. Kò sì sí ẹni tí yóò gba irú ènìyàn bẹ́ẹ̀. Ṣùgbọ́n Jésù Kristì, bí ó ti sọ fún wa ní ìṣáájú, ó ń sọ fún wa wípé òun ni òun wo àwọn afọ́jú, òun lòun wò wọ́n sàn. O Máàkù orí kẹwàá, kí a tó lọ gbàdúrà ní àṣálẹ́ yìí. Nísinsìnyí a ti mọ àwọn afọ́jú. Àwọn afọ́jú ni àwọn tí ò rí ọ̀nà Ọlọ́run, àwọn tí kò tí ì mọ iyè àìnípẹkun, àwọn tí Ọlọ́run ayé yìí tí ó ti ra ní iyè, tí ó ti fọ́lé ojú, àwọn tí ọ̀ṣọ́ ayé jíjẹ, àwọn tí ó ti ra ní iyè, àwọn tí ó ti fọ́lé ojú, àwọn tí ó ń fi rere pé ibi, àwọn tí ó fi ibi pé rere, àwọn tí kò rí ìmọ́lẹ̀ ògo ti ìhìn rere, àwọn wọ̀nyí ni afọ́jú. Ṣùgbọ́n a ní ìlérí Jésù Kristì wípé òun ni ó wá mú ìríran, ìtúnríran bá àwọn afọ́jú. A sì ń fẹ́ ka Máàkù orí kẹwàá yìí láti mọ báwo ni Jésù Kristì ṣe ń ṣe irú nǹkan bẹ́ẹ̀. Bó bá jẹ́ afọ́jú, bó bá jẹ́ ẹlẹ́ṣẹ̀, bó bá jẹ́ ẹni tí ó ní ìlò ìgbàlà tí Jésù Kristì mú wá, wò ó láti ẹsẹ̀ 46. Máàkù orí kẹwàá, ẹsẹ̀ 46. Wọ́n sì wá sí Jericho. Bí ó sì ti ń jáde kúrò ní Jericho pẹ̀lú àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ àti ọ̀pọ̀ àwọn ènìyàn, Bartimeo afọ́jú, ọmọ Timeo jókòó lẹ́bàá ọ̀nà, ó ń ṣàgbé rántí o. Gbogbo àwọn ẹlẹ́ṣẹ̀ ni wọ́n máa ń ṣàgbé. Bó jẹ́ obìnrin, a máa tọrọ owó lọ́wọ́ àwọn ọkùnrin. Bó jẹ́ ọkùnrin, a máa wáṣẹ́ kiri pẹ̀lú àbẹ̀tẹ́lẹ̀. Gbogbo afọ́jú pátágbá ló ń ṣàgbé. Àwọn ẹlẹ́ṣẹ̀ tí ìmọ́lẹ̀ ìhìnrere ò tí ìmọ́lẹ̀ sí lójú, wọ́n máa ń ṣàgbé. Nígbà tí ó gbọ́ pé Jésù ti Nazareti ni, ó bẹ̀rẹ̀ sí kígbe lé ohùn rárá wípé Jésù, ìwọ ọmọ Dáfídì, ṣàánú fún mi. Bí a bá ń gbàdúrà, àwọn ẹlòmíì wọn ọmọ bá ti gbàdúrà, wọn á dákẹ́ síbẹ̀. Bó o bá dákẹ́, Yorùbá sọ fún wa wípé tara ẹ̀ á bá ẹ dákẹ́. Ó ní ṣùgbọ́n tí ẹlẹ́ṣẹ̀ bá mọ ẹ̀ṣẹ̀ rẹ̀ kì í pẹ́ lórí ìkúnlẹ̀. Bó bá kígbe tan Ọlọ́run wá, tó sọ fún Ọlọ́run wípé ẹlẹ́ṣẹ̀ ni mí, tó tijú, tó sọ fún Ọlọ́run bó o ṣe jẹ́ ilé ẹ, ọ̀nà ẹ, ìwà ẹ, ìrìn ẹ, ìṣiṣẹ́ ẹ, tó sọ gbogbo ẹ pátápátá fún Ọlọ́run, tó kígbe lé òun rárá wípé ṣàánú fún mi, ìwọ ọmọ Dáfídì ṣàánú fún mi, ẹlẹ́ṣẹ̀ ni mí, ojú mi fọ́ sí ògo rẹ̀, ojú mi fọ́ sí ìhìn rere, ojú mi fọ́ sí ẹ̀kọ́ tí ó yè kóró. Ní ẹsẹ̀ 46, ọ̀pọ̀lọpọ̀ sì bá a wí kí ó pa ẹnu rẹ̀ mọ́. Bọ́n ṣe ń bá ewé nìyẹn o. Bó bá délé ìsìn, ó ṣeé ṣe kí ọkọ kí ó ti tilẹ̀kùn kó mú kọ́kọ́rọ́ kó lọ, wàá kanlẹ̀kùn títí. Bó bá sì dé, àgbàyìn kò lè.

0: wọlé, àrà wọlé.
1: Ìfọ́jú ọkàn ni ìwọ tó wá kọ́ béèyàn ṣe ń ṣe oore fún ọkọ, béèyàn ṣe ń tọ́jú ọkọ, béèyàn ṣe ń fẹ́ràn ọkọ, tọ́kọ́ wá rò pé ó lọ ṣe nǹkan tí ò dáa tó tún tiẹ̀ mọ́ta, bí ò bá jẹ́ ìfọ́jú ọkàn. Ìwọ tó wá wá bí Jésù bí a ṣe ṣe ọ́ lóore àti ilé rẹ ní rere, ṣùgbọ́n tí ọkọ tí òye òye táàsì sọ fún ọ wípé jókòó, mo bá fẹ́ kí ilé kó gba ẹ̀mí pẹ̀lú ẹ, yé gbàdúrà, yé lọ sẹ́kọ̀ọ́ bíbélì. Bíbélì tiẹ̀ ti pọ̀ jù, ọ̀sán bíbélì, òru bíbélì, àárọ̀ bíbélì, kí ló dé tó bẹ́ẹ̀? Ìyá ẹni pẹ̀kún ló dé tó bẹ́ẹ̀. Wọ́n á sọ fún ọ, pa ẹnu rẹ mọ̀, ìwọ lò ní panu mọ̀, ṣé o mọ ibi tó ti ń bọ̀ sí, mọ ibi tó ń lọ, àbó mọ ibi tó ń lọ? Ìjọba Ọlọ́run la fẹ́ lọ. Bó jọmọdé nílé ìwé ni, bó bá ti ń ké pe Ọlọ́run wípé afọ́jú ni mí fi ọ̀nà han mi, làmí lójú ni bàbá àti ìyá ti ń sọ pé gbọ́ o. Tó bá jẹ́ ti ọ̀rọ̀ ìhìnrere, ti ọ̀rọ̀ ìgbàlà ni, ilé ìwé ẹ àádẹ́kùn ẹ̀. Kékeré nìyẹn, Bíbélì ní bí ìyá àti bàbá bá kọ̀ mí sílẹ̀, Olúwa yóò tẹ́wọ́ gbà mí. Bó o sì jẹ́ ọmọ níbi iṣẹ́, bó ti ń di aago márùn-ún sí aago márùn-ún ààbọ̀ ló ń sọ fún ọ̀gá ibi iṣẹ́ pé mo ń lọ sí ẹ̀kọ́ Bíbélì, ló sọ wípé ààyè má gbà ẹ́ o, níbi iṣẹ́ mi ló ti ń sọ pé ó ń lọ sí ẹ̀kọ́ Bíbélì, àwa tá a wá kù sẹ́nu iṣẹ́ kọ́, àwa ẹlẹ́ṣẹ̀. Mi ò sọ bẹ́ẹ̀ o, èmi ẹlẹ́ṣẹ̀, èmi fẹ́ lọ gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run bẹ́lẹ́ṣẹ̀ ṣe nígbàlà. Tó bá lọ kò fọ̀ ń ṣọ̀hún, àárọ̀ ọ̀la má wá síbi iṣẹ́ o, ṣó gbọ́ o sì gbé Bíbélì ẹ, ò ń bọ̀. Ìgbà tó bá sì dé láàárọ̀, a ní kò lọ gba ìwé lọ́wọ́ ẹni tó ń gbé lọ́dọ̀ ẹ̀ wípé tíbí bá máa wọ̀ fún ẹ gẹ́gẹ́ bí ilé iṣẹ́, ẹ̀kọ́ Bíbélì yẹn ò ní lọ mọ́. Wọ́n sọ fún ẹnìyẹn pé kò dákẹ́ àdúrà gbígbà, kò dákẹ́ láti máa wá ìrànwọ́ lọ́dọ̀ Ọlọ́run ẹlẹ́dàá rẹ, àwọn ò sì lè ràn ọ́ lọ́wọ́. Bórí ẹ bá yí níbi tó wà yẹn, wọ́n á fọ ọtí ẹ jáde. Ìgbà tán bá ti gbé ẹ débi dọ̀hún dọ̀hún dọ̀hún títí ìyá ẹ pàpà máa sọ pé bó tiẹ̀ kú pàpà ó sàn, wàhálà ti pọ̀ jù, bára ẹ ò dá, bó ń yàgbẹ́ sórí ibùsùn ẹ. Ìgbà tán bá ti yí aṣọ ẹ padà lẹ́ẹ̀mejì tí gbogbo ẹ̀ ń rùn kù, náà máa sọ pé bó tiẹ̀ kú pàpà a kàn lè fọwọ́ ara wa pa ni. Bó o sì kú mọ́ fẹ́ sin ẹ, bẹ́ẹ̀ni kan fẹ́ tí wọ́n sínú ṣọ́ra ẹ, o fẹ́ tì mí sínú kòtò ni, ẹ ṣe bó o fẹ́ràn ẹ. Ṣé bó sọ pé bí iná ń jó màá bá lọ, bójo ń rọ̀, èmi pẹ̀lú ẹ ni, àìrọ́ o, kì í ṣe ti kú o. Àwọn ọ̀rẹ́ tí ò fẹ́ kó nígbàlà nìyẹn, àwọn tó ń pọ́nlé lónìí, bó bá ti kú báyìí tó ti pajú dé, náà ti wá ìwé àkáǹtì owó ẹ. Náà ti sọ pé kí ló fi ilẹ̀, bó o bá fi nǹkan sílẹ̀, tán rí ₦10 nínú àwọn ni alákọ̀ọ́rí, ó ti fún ṣọ́ọ̀ṣì ní gbogbo ẹ̀. Owó ni wọ́n ń wá, o rò pé wọ́n fẹ́ràn owó ẹ̀ náà fẹ́ràn. Bó bá dọ̀la tó ń datọ́ lẹ́nu tí gbogbo apá ẹ ọ̀tún tí gbogbo ẹ rọ, wọn ní wálé ẹ mọ̀. Àwọn tó ń fẹ́ kó gbàdúrà, bí wàhálà bá sì di, Ọlọ́run nìkan ló lè ràn ọ́ lọ́wọ́. Wọn ò sì ní jẹ́ kó ké pe Ọlọ́run tó lè ràn ọ́ lọ́wọ́. Ó jẹ́ jù wọ́n lẹ̀. Wọ ẹsẹ̀ tí à ń kà, ọ̀pọ̀lọpọ̀ sì bá a wípé kí ó pa ẹnu rẹ̀ mọ́, ṣùgbọ́n òun sì kígbe ju bẹ́ẹ̀ lọ. Ìwọ ọmọ Dáfídì ṣàánú fún mi. Jésù sì dẹsẹ̀ dúró, ó sì pàṣẹ pé kí a pè é wá. Wọ́n sì pe afọ́jú náà wá, wọ́n sì wí fún un pé túju ká dìde, ó ń pè ọ́. Ó sì bọ́ ẹ̀wù rẹ̀ sọnù, ó dìde. Ó tọ Jésù wá, kíni ṣe tó bọ́ ẹ̀wù ẹ̀ sọnù? Ó fẹ́ lọ rí ọba àwọn ọba, Olúwa àwọn Olúwa, aṣọ ìdọ̀tí, aṣọ ẹ̀ṣẹ̀, aṣọ burúkú, ó yan sọnù. Aṣọ àkísà, aṣọ ẹ̀gbin, ó yan sọnù kúrò lọ́kàn ẹ̀. Bó o ti ń lọ bá Ọlọ́run tó ń sọ pé Ọlọ́run ṣàánú fún mi, tó ń sọ pé Jésù ń pe ọ fẹ́ gbọ́kàn ẹ̀là, bẹ́ẹ̀ ni gbogbo aṣọ ẹ̀rọ tó ń pa tẹ́lẹ̀tẹ́lẹ̀, aṣọ ẹ̀ṣẹ̀, aṣọ ìrìndé òru, gbogbo ètò oní tẹ́lẹ̀tẹ́lẹ̀, ó yan ọgbọ́ ẹ̀ sọnù. Ìjẹ́ ọwọ́ ẹ̀ṣẹ̀ nìyẹn, ó ń kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀, nítorí pé ọba àwọn ọba kì í lajú rí ẹ̀ṣẹ̀. Gbogbo ẹ̀gbin, gbogbo ìdọ̀tí tó wà nígbèsí ayé ẹ, wàá kọ̀ wọ́n sílẹ̀, bó bá ń bọ̀ lọ́dọ̀ Jésù. Jésù sì dáhùn, ó sì wí fún un pé kí ni ìwọ fẹ́ kí èmi kí ó ṣe fún ọ. Àfọ́jú náà sì wí fún un pé Rabboni, olùkọ́ni, kí èmi kí ó lè ríran. Jésù sì wí fún un pé máa lọ, igbagbo re mu olarada loju kan na loju kan na o si riran gba to si riran tan o ba nwa ile asewo kakiri mo se bi awon ti won lo si lesin e mo lo si ipade ta gbangba mo ti ba jesu pade won na ba jesu pade won tun bona le ti ile oti lo mo ba jesu pade irede oruko ju won le iyen o ba jesu pade o si won wa ni oni o si riran o si nto jesu leyin le ona mo gbagbo wi pe loni bi olorun tin la o loju emi to nfi ire han to ndari esere jio to nwo esere nu to si so wi pe lo ki o ma riran eni to ba riran bo tin ka bibeli a ma ye o ife bibeli a wa lokan e I oro irere eko to ye koro a ma dun mo bon so pe iyawo meji o da gege bi oro olorun eyi keji to ti fe si keji lo tin bere amara wi pe kini kin se ba ni kin se so fun ko le lo bi olorun si tin darije o be lo nfi agbara fun o ma lo ma se dese mo igbesi aye ayi pa bo tin ja tele tele oni le ja mo bo tin buyan tele tele ebu ade oyin ira fun o bo tin wo aso ti o bo ti ju tele tele to nfi ore han gbogbo asiri ara e to nko to nfi awon okunrin abi awon obirin elegbe bo ba tin die ni igbala be lo nbo ihoho re gbogbo oso aye to kokora tele tele eti esu be o ni shote ni se tele tele to nfi aworo esu han bo ti ni igbala be ni gbogbo e lo ndi rira si o awon eyan ton ba ri enjo keji won so pe ti o si nkan o wa ni ko si nkan wa ni ki lo de ton so be wa ni oyi pada ni ogo jesu e wa jesu niyan ani e te ko gbogbo e te nko se tin ko ati handcuff te nko sowo se mo e ton fin de awon elewon mo wa fe mu lo sinu black maria e ton ko sowo ati okun tan so meran lorun to nko sorun tele tele wa ni olorun ti ja okun kuro lorun mi e ton ko sese nko patapata lo lorun ti ja kuro ara mi wa mo ara mi fuye gbogbo ere esu patapata ati lori bed ni o ati labe bed ati eta so moju window ati eta so sorun ati eta fi si ika owo gbogbo e patapata ni mo ti yan sonu eje jesu ti we mo ti di mimo nisisin oju mi la daada e ti mo ro pe ko si nkan to buru nu e tele tele gba ti mo je afoju nsin mo mo pe nkan buru nu e igbala niyan o bokunrin bi jesu ti nla loju be lo nju awon nkan to ti koja loju won sile lo ntele jesu bo ba gbadura loni to so fọlọrun wo pe lami loju dari ese meji mi bọlọrun ba ti dari ji o tele tele ko ma dupe lọwọ ọlọrun bo ba ti ni igbala iso di mimo lo tele wa ma ni ọlọrun so kan mi di mimo gbogbo igbesi aye wa ko le ọlọrun lo patapata pe ona ti eni mo fe rin ife eni mo fe se ise eni mo fe se bo ba tin so be ina lati ọrun wa eje jesu a so kan re di mimo bo ba si tin so kan edi mo be lo nbere fun agbara mimo ti a fi agbara kun o lati se ise isin ti o tona bo ba ti ni igbala ko so fọlọrun a gba okan re la a si se oloju ti emi emi wipe mi o ni ilo eko ihinrere o je ki o je ti wa ori kunkun ati agidi iyan jija ati ote lilodi si oro olorun o je ki eyi ni ki o je ti wa bi o se ti wa ni awa ni o fun ni okan ti o ro ti o nfe gbo ti o nfe gba ti o nfe gbagbo baba nitori iru anu yi nitori o da wa lola be gba pe ati yin wa anbe o gege bi o ti je ki o ye wa wi pe iya ise iparun ati idajo wa fun awon ti o ku ni ko ifoju won awon ti olorun aye yi fo loju awon ti ohun oso aye irin aye iwa aye ti o ra ni iye o n je ki o di mo fun wa wipe idajo n bo fun won nje a n be o wipe gbogbo awon ti o ti gbo oro yi ti won sin ronupo ada tokan tokan ti won bebe fun ore ofe ati anu lati odo re ti won si fe idariji ni ekun rere fi fun ni oruko Jesu janu fun ni koloko wa nje gbogbo awon ti o ti yi pada awon to ti dari ese won ji a nbe o wi pe iwa won igbese aye won je ki o di otun iyi pada to to lati oke wa je ki o je ti won okan to n korira ese emi ti o n sa fun ese ni gba gbogbo ni bi gbogbo je ki o je ti olukuluku wa ni oruko Jesu amo pe bi a tin pada lo si ile awon ti won o fe lo joba orun ti won o se fe ka lo awon ti won ma n pa ni lokanda awon atani je awon afoju ti won fi ona ha afoju o se se ki won ki o fe da pada ni oju ona yin rere yi baba yo wa kuro le owo won bi won ba ti so ti won fe pa wale okanda je ki emi re ki o se abo fun wa ipinu ti a ti ni pelu re lati wa pelu Jesu Christ titi de opin ma je ki aye ipinu yi ni oruko Jesu pa wa mo bi a ti nlo pese oko fun abi a ti nlo sha wa ni bi owo ta nlo a si nbe o wepe gege bi a ti di eni igbala awon ti o ti gbala awon ti o ti dare ese won di awon ti o ti so di eda titun a nbe o wepe lese kese ti o ti sese yi ni okan wa ni ka ma di aji rere lati so itan agbelebu fun awon elomiran adupe ko ti gbo ni oruko Jesu Christ Oluwa wa.

Bí o bá jẹ́ ẹni tí ó ti pẹ́ nínú ìjọ deeper life, ó rí bóyá ẹ̀wọ̀ náà pàápàá ó ti jẹ́ ẹni tí ó jẹ́ alájọpín pẹ̀lú wa nínú ìpàgọ́ tí a ti máa ń ṣe. Ṣùgbọ́n wò ó, èyí tí a fẹ́ ní nísinsìnyí kìí ṣe wípé a ní ó yá múra kí a lọ sí Ìlọrin, múra kí a lọ sí Òwèrè. Èyí tí a fẹ́ ní nísinsìnyí ó wà létí ọ̀dọ̀ rẹ. Báwo ni ó ṣe jẹ́ wípé ìpàgọ́ yóò sún mọ́ bẹ́ẹ̀? Ìpàgọ́ yóò wà létí ilé rẹ bẹ́ẹ̀? Síbẹ̀síbẹ̀ ò ní ní ìtara láti lè bá wa péjọ. Mo gbàgbọ́ wípé ó jẹ́ ọ̀kan nínú wa. Mo gbàgbọ́ wípé àǹfààní àti oore ọ̀fẹ́ tí Ọlọ́run fẹ́ fún wa ní àkókò ìpàgọ́ yìí wípé kì ó pu ọ́rú, wípé ò ní pàdánù rẹ̀. Jẹ́ kí a wo orin Dáfídì. Orin Dáfídì orí 78:6. Orin Dáfídì orí 78, 10:11. Ìjọ ènìyàn rẹ lè ó tẹ̀dó sínú rẹ̀, ìwọ Ọlọ́run nínú oore rẹ lè ó ti pèsè fún àwọn tálákà. 11 Olúwa ti sọ̀rọ̀. Ọ̀pọ̀lọpọ̀ lè ogun àwọn ẹni tí ń fi ayọ̀ ròyìn rẹ̀. Bí o bá wo àwọn ẹsẹ̀ méjì wọ̀nyí papọ̀, ó rí wípé Ọlọ́run pèsè fún àwọn tálákà. O mọ̀ wípé ngbà tí a rán Jésù Kristì wá sí ayé, ó jẹ́ ìpèsè fún àwọn tálákà. Ó jẹ́ oore ọ̀fẹ́ fún àwọn tí kò lọ́lọ́run. Ó jẹ́ oore ọ̀fẹ́ fún àwọn aláìmọ̀kan. Ó jẹ́ oore ọ̀fẹ́ fún àwọn tí ó wà nínú òkùnkùn, àwọn tí ó wà lábẹ́ òjìji ikú. Ó jẹ́ ìpèsè Ọlọ́run, ìpèsè ìgbàlà fún àwọn aláìlọ́lọ́run, fún àwọn tálákà. Bí a bá ń sọ nípa tálákà, àwọn tí kò ní ohunkóhun láti fi ṣe ìràpadà ẹ̀mí wọn, àwọn là ń pè ní tálákà. Gbogbo ènìyàn níwájú Ọlọ́run ni a jẹ́ tálákà àti asán. Ṣùgbọ́n Jésù Kristì ni ó wá láti wá sọ wá di ọlọ́rọ̀ nípa ti ẹ̀mí. Bí a bá ń sọ nípa tálákà, owó náírà kò ṣe nǹkan kan níwájú Ọlọ́run. Bí ènìyàn bá lówó tí ò lọ́lọ́run, bí ènìyàn bá lówó tí ò lálàáfíà, bí ènìyàn bá lówó tí ò ní ìyè ẹnipẹ̀kun, bí ènìyàn bá lówó ṣùgbọ́n tí kò ní agbára láti borí ẹ̀ṣẹ̀ níwájú Ọlọ́run, kò ní nǹkan kan, ó jẹ́ tálákà. Ṣùgbọ́n a sọ fún wa wípé Ọlọ́run nínú oore rẹ̀ ó pèsè fún àwọn tálákà. Ó fún wa ní Jésù Kristì, ó ní ọ̀rọ̀, ó ní ìgbàgbọ́. Nínú 11 wa sọ wípé Olúwa ti sọ̀rọ̀. Ọ̀rọ̀ wo ni Olúwa ń sọ? Ọ̀rọ̀ tí Olúwa ń sọ ni wípé wo ìpèsè tí mo fún gbogbo ayé, wo ìgbàlà tí mo fún gbogbo ayé, wo ìpèsè tí mo fún àwọn tí kò lọ́lọ́run, àwọn tálákà, àwọn tí kò jẹ́ nǹkan kan níwájú Olúwa. Ó ní Olúwa ti sọ̀rọ̀, ọ̀pọ̀lọpọ̀ sì lé ogún àwọn ẹni tí ń fi ayọ̀ ròyìn rẹ̀. Mo gbàdúrà wípé ó jẹ́ ọ̀kan nínú wọn. Láti àṣálẹ̀ yìí ni ó yẹ kí o máa sọ fún àwọn aládùúgbò rẹ, kò yẹ kí o dúró de ọ̀la. Láti àṣálẹ̀ yìí ni ó yẹ kí o máa sọ fún àwọn aládùúgbò rẹ wípé a ní ìpàgọ́, wípé Ọlọ́run yóò ṣe wọ́n lóore. Jẹ́ kí a wò ó, kíkópa ní kíkún níbi ìpàgọ́ náà, kíkópa ní kíkún nípa ìpàgọ́ náà. Ní àkókò Kérésìmesì yìí, ó ṣe pàtàkì fún wa láti wà ní ibi tí Ọlọ́run fẹ́ kí a wà, nítorí ogunlọ́gọ̀ ni ó máa ń lọ sí ọ̀run àìròtẹ́lẹ̀. Ní àkókò Kérésìmesì, nítorí ọ̀pọ̀lọpọ̀ ìjàmbá mọ́tò àti ikú àìtọ́jọ́ ni ó máa ń wà. Ohun tí ó máa ń fà á ni wípé àwọn ènìyàn ìrìnkúrindò ó máa ń pọ̀ jù fún wọn ní àkókò Kérésìmesì. Àtijẹ, àtimú, ìmùtípara ó máa ń pọ̀ fún ọ̀pọ̀lọpọ̀ ní àkókò Kérésìmesì. Ṣùgbọ́n bí a bá jẹ́ ọlọ́gbọ́n, ohun tí ó yẹ kí a ṣe ni pé kí a ṣe bí àwọn ọlọ́gbọ́n, àwọn amòye tí ó wá láti ìlà ọ̀run, wípé a ń fẹ́ láti rí Jésù, ẹni tí a bí gẹ́gẹ́ bí ọba, ẹni tí a bí gẹ́gẹ́ bí olùgbàlà láti kó ẹ̀ṣẹ̀ ara ayé lọ. Nítorí bẹ́ẹ̀, ó yẹ kí a nípa nínú ohun tí Ọlọ́run fẹ́ ṣe. Ní àkókò yìí, mo sọ tẹ́lẹ̀ wípé mo gbàgbọ́. Ohun tí mo sì ń sọ, ó dúró lórí ohun tí mo mọ̀ láti ọ̀dọ̀ Ọlọ́run, wípé mo gbàgbọ́ wípé Ọlọ́run yóò dábìrà ní ìgbésí ayé wa. Ní àkókò ìpàgọ́ yìí, nípa bẹ́ẹ̀, ó yẹ kí èyí jẹ́ ìpinnu rẹ. Wo Joshua 24:15. Bí ó bá sì ṣe búburú lé ojú yín láti sin Olúwa, ẹ yan ẹni tí ẹ̀yin yóò máa sìn lé òní.

0: òrìṣà wọn ni ní tí àwọn baba yín tí ó wà ní àkejì odò ti sìn tàbí àwọn òrìṣà àwọn amórì ní ilẹ̀ ẹni tí ẹ̀yìn gbé ṣùgbọ́n bí ó ṣe ti èmi àti ilé mi ni olúwa li a ó máa sìn. Èyí ni ìpinnu Joshua wípé òun máa sin olúwa pẹ̀lú ilé òun. Ó yẹ kí èyí jẹ́ ìpinnu rẹ̀ náà wípé ìpàgọ́ tí ó ń bọ̀ yìí ó sin olúwa, ó sin olúwa wípé bí ó ṣe ti ìwọ ni àti ilé rẹ̀ wípé olúwa ni ìwọ ó máa sìn. Bí ó sì ti ṣe àǹfààní fún wa láti wá sí ọ̀dọ̀ olúwa kí a ba lè níyè ní àkókò ìpàgọ́ yìí ṣe ìpinnu, kí o sì jẹ́ kí ìpinnu náà kí ó le tó bẹ́ẹ̀ tí ẹnikẹ́ni kí ó fi lè yí ọlọ́kàn padà wípé ó nípín ní kíkún ní ìpàgọ́ tí ó ń bọ̀ yìí, rántí wípé láti ọjọ́ 21 títí di ọjọ́ 24 oṣù kejìlá ọdún tí a wà yìí ni ìpàgọ́ yìí yóò wáyé ní ibi tí ó wà ní ẹkùn rẹ. Ìbùkún aláìlẹ́gbẹ́ ni ó ń dúró dè ọ́. Má ṣe pàdánù ohun tí Olúwa ń pèsè fún ọ. Jẹ́ kí a dìde dúró lórí ẹsẹ̀ wa. Kí a sọ fún Ọlọ́run wípé a ò ní jẹ́ aládàánù, a ò ní pàdánù ohun tí Ọlọ́run pèsè fún wa ní àkókò ìpàgọ́ tí ń bọ̀ yìí. Dìde dúró lórí ẹsẹ̀ rẹ. Àkókò tí ìtò láti lọ sílé òdìdí láti gbàdúrà, dìde láti mú ìpinnu, dìde láti kópa nínú ìpàgọ́ náà àti ohun gbogbo tí a máa ṣe láti múra sílẹ̀ fún ìpàgọ́ náà. Nípa wípé iṣẹ́ wà láti ṣe, nípa wípé a ní láti wá oúnjẹ níbi ìdáná fún àwọn tí ó wà níbi ìpàgọ́, nípa wípé a ní láti jọ wá àkókò wa, ohun ìní wa, iṣẹ́ ọwọ́ wa, ohun gbogbo tí a ní láti jẹ́ kí ìpàgọ́ náà ti ń sọ nípa Jésù Kristì kí ó jẹ́ ohun tí a ó ṣe tí kò ní ní ìjákulẹ̀ kankan. Kí a sọ fún Ọlọ́run kí Ọlọ́run kí ó lè ràn wá lọ́wọ́. Sọ fún Ọlọ́run wípé ó nípa, ó nípín nínú ìpàgọ́ náà. Ọmọ rẹ yóò wà níbẹ̀, aya rẹ yóò wà níbẹ̀, ọkọ rẹ yóò wà níbẹ̀, ọ̀rẹ́ rẹ yóò wà níbẹ̀, àwọn tí ó ń bá ọ gbélé wọ́n wà níbẹ̀, àwọn tí ẹjọ́ ń ṣiṣẹ́ wọ́n wà níbẹ̀, àwọn aládùúgbò rẹ ó sọ fún wọn. Sọ fún Ọlọ́run wípé ó kópa nínú ìpolongo àti nínú ìpàgọ́ náà fúnra rẹ̀. Jẹ́ kí a gbàdúrà, jẹ́ kí a gbàdúrà kí a mú ìpinnu tí ẹnikẹ́ni kì yóò lè yí padà.
1: Ẹ jẹ́ kí a gbàdúrà. Bàbá, a wá síwájú yín nísinsìnyí, a ń bẹ̀bẹ̀ wípé kí ẹ bá wa sọ̀rọ̀.
0: Bí ẹ sì ti ń bá wa sọ̀rọ̀, a ń bẹ̀bẹ̀ wípé pẹ̀lú ìgbàgbọ́ àti ìgbọràn gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run tòótọ́, a ó tẹ̀síwájú láti ṣe ohun tí ẹ ń bá wa sọ. Ní orúkọ Jésù Kristì Olúwa wa. A ti lo àkókò púpọ̀ ní ìgbà tí a ń dáhùn ìbéèrè lórí wíwá inú ìwé mímọ́ ti òní. Nítorí bẹ́ẹ̀, àkókò kúkúrú ni ó wà níwájú wa. Ní àkókò kúkúrú tí ó wà níwájú wa yìí ni a ó fi máa sọ̀rọ̀ lórí jíjọ̀wọ́ ara ẹni fún ìfẹ́ Ọlọ́run. Jíjọ̀wọ́ ara ẹni fún ìfẹ́ Ọlọ́run. Àwa tí a jẹ́ onígbàgbọ́, Bíbélì pè wá ní ọmọ Ọlọ́run. Láti ìgbà tí a ti gbàgbọ́ nínú Jésù Kristì, ẹni tí ó jẹ́ ẹlẹ́ṣẹ̀, ó jẹ́ ọ̀tá sí Ọlọ́run. Ó sì jẹ́ ẹni tí kì í fẹ́ gba ìfẹ́ Ọlọ́run tàbí ìlànà Ọlọ́run ní ìgbésí ayé rẹ̀. Ìṣípayá tí Ọlọ́run ti fún wa nínú ọ̀rọ̀ rẹ̀, ó jẹ́ ohun tí
2: lẹ́ṣẹ̀ kì í fẹ́ gbà gẹ́gẹ́ bí ohun tí yóò tọ́ ní ọ̀nà tóóró tí ó lọ sí ọ̀run. Ènìyàn tí ó jẹ́ ẹ̀dá lásán-làsán, tí kò tí gba oore Ọlọ́run sí ìgbésí ayé rẹ̀, tí kò tí ní ìdáríjì ẹ̀ṣẹ̀, ó máa ń jẹ́ ẹni tí ń rìn ní ọ̀nà ti ara rẹ̀. Kò sí lè tẹríba fún ìfẹ́ Ọlọ́run àti ìṣàkóso ọ̀rọ̀ Ọlọ́run ní ìgbésí ayé rẹ̀. Èyí ni Bíbélì ṣe jẹ́ kí ó yé wa wípé ẹlẹ́ṣẹ̀ jẹ́ ọlọ̀tẹ̀ níwájú Olúwa. Bí kì í bá ṣe wípé irú ẹni bẹ́ẹ̀ ronúpìwàdà, ó sì gbàgbọ́ nínú Jésù Kristì tí ó kú fún wa lórí igi àgbélébùú, irú ẹni bẹ́ẹ̀ kò lè di ọmọ Ọlọ́run. Bí a bá ń sọ wípé kí a ronúpìwàdà, èyí jẹ́ wípé kí a wá síwájú Olúwa, kí a jọ̀wọ́ ara wa sí ìfẹ́ Ọlọ́run, kí a sì fi ara wa lélẹ̀ lẹ́sẹ̀ àgbélébùú wípé ohunkóhun tó bá wí fún wa láti ìsinsìnyí lọ ni a ó máa ṣe. Gbà tí a bá ti ní àǹfààní yìí wípé a di ọ̀rẹ́ Ọlọ́run, a di ọ̀kan nínú àwọn ọmọ Ọlọ́run, a wá sínú agboolé ìgbàgbọ́ àti di ẹbí Ọlọ́run, lẹ́sẹ̀kẹsẹ̀ ni a ó rí wípé ìfẹ́ láti gbọ́ràn sí ọ̀rọ̀ Ọlọ́run wípé ó wà nínú wa. Kì í ṣe bẹ́ẹ̀ nìkan ohunkóhun tí ṣe ìfẹ́ Ọlọ́run, ohunkóhun tí a mọ̀ wípé Ọlọ́run gbà láàyè ní ìgbésí ayé wa, a ó jọ̀wọ́ ara wa fún láìkùn. Ìjọ̀wọ́ ara ẹni yìí àti ṣíṣe ìfẹ́ Ọlọ́run, èyí ni àmì tí a fi ń dá ọmọ Ọlọ́run mọ̀. Ṣùgbọ́n ní ìdàkejì, a rí wípé àìgbọ́ràn àti ìṣọ̀tẹ̀ ni a fi ń dá àwọn ẹlẹ́ṣẹ̀ àti àwọn ọ̀tá Ọlọ́run ni a fi ń dá wọn mọ̀. A ó sọ nípa ìkókó méjì nínú ẹ̀kọ́ tí a ń kọ́ lónìí yìí. Ìkíní, ẹjọ́ tí Olúwa ń bá àwọn ọlọ̀tẹ̀ wí. Ẹjọ́ tí Olúwa ń bá àwọn ọlọ̀tẹ̀ wí. Ìkejì, ìpè sí ìgbọràn àti ìjọ̀wọ́ ara ẹni. Jẹ́ kí a wo ìwé òwe láti orí kìíní ẹsẹ̀ ìkẹrìnlélógún. Nítorí tí èmi pè, tí ẹ̀yin sì kọ̀, tí èmi na ọwọ́ mi, tí ẹnìkan kò sì kà á sí, ṣùgbọ́n ẹ̀yin ti ṣá gbogbo ìgbìmọ̀ mi tì, ẹ̀yin kò sì fẹ́ ìbáwí mi, èmi pẹ̀lú ó rẹ́rìn ìdààmú yín, èmi ó ṣe ẹ̀fẹ̀ nígbà tí ìbẹ̀rù yín bá dé. Jẹ́ kí a dúró níhìn-ín. Ó jẹ́ ohun tí ó kọni lóminú àti ohun tó bani nínú jẹ́ wípé nígbà tí Ọlọ́run pe àwọn ọmọ Ísíráẹ̀lì, wọ́n kọ etí ikún sí ìpè Ọlọ́run. Èyí jẹ́ wípé wọn ò gbọ́, wọn ò gbà, wọn ò fẹ́ láti ṣe ìfẹ́ Ọlọ́run. Ní orílẹ̀-èdè wa, bí ẹni tí ó juni lọ, bí ó bá ń pe ni, ó jẹ́ ìwà ìrẹ̀lẹ̀ àti ọ̀wọ̀ fún ẹni tí ọ̀wọ́ yẹ nígbà tí a bá dá a lóhùn. Gẹ́gẹ́ bí àwọn ọmọ Ísíráẹ̀lì ti mọ̀, bí ọba ní Ísíráẹ̀lì bí ó bá ń pe ẹnikẹ́ni, ọba tí ó ń pè ọ́ yìí, bí ó bá ti rán àwọn oníṣẹ́ rẹ̀ wípé ọba fẹ́ rí ọ, ohun gbogbo tí ó ń ṣe, bí ó tilẹ̀ wò kí nǹkan náà kí ó ti ṣe pàtàkì tó, ni o ní láti fi sílẹ̀ kí o jẹ́ ìpè ọba. Ṣùgbọ́n ọba ọ̀run, Ọlọ́run ọ̀run òun ayé, ẹlẹ́dàá ohun gbogbo, ó ń pe àwọn ọmọ Ísíráẹ̀lì, ṣùgbọ́n ó ṣe ni láàánú wípé wọ́n kọ ìpè Ọlọ́run, wọ́n kọ ohùn Ọlọ́run. Ṣé a mọ̀ bí ọba bá ń pè wá, tàbí bí bàbá nínú ilé, tàbí bàbá gbogbo agboolé, ó ń pe ẹnìkan nínú wa? Bí a bá ṣe àìgbọràn sí ìpè yìí, a ó rí wípé ìjìyà yóò dé nítorí bẹ́ẹ̀. Èyí ni Ọlọ́run fi ń sọ fún ọ ni wípé gbà tí òun ti pè wọ́n gẹ́gẹ́ bí ẹlẹ́dàá wọn, gbà tí òun ti pè wọ́n gẹ́gẹ́ bí Ọlọ́run ọ̀run òun ayé, gbà tí òun ti pè wọ́n gẹ́gẹ́ bí olùfẹ́, ṣùgbọ́n tí wọn kò ka ìpè òun sí wípé nítorí bẹ́ẹ̀ òun ó rẹ́rìn wọn nígbà tí ìdààmú bá dé, òun ó sì ṣe ẹ̀fẹ̀ nígbà tí ìbẹ̀rù wọn bá dé. Nínú ẹsẹ̀ 27, nígbà tí ìbẹ̀rù yín bá dé bí ìjì, ati idamu yin bi afeyika eji nigba ti wahala ati arodun ba de si yin nigba na li eyin o kepe mi sugbon emi ki yo daun won o saferi mi ni kutukutu sugbon won ki yo ri mi nihi ni ari we pe olorun o nba awon mo israeli wi sugbon ki se fun awon mo israeli nikan ibawi yi kan na ni o kan gbogbo elese loni ati gbogbo asako gbogbo apeyinda apeyinda ni an pe ni asako eredi ti a fin pe apeyinda ni asako ni we pe o kuro ni ile o kuro labe itoju olorun o kuro labe ife olorun o sako lo o lo lati ma gbe ile iyo ni bi ti enikan ki gbe o lo n gbe asale eni ti o jina si olorun eni ti o ti peyinda eni ti o je omo ninakuna ti olorun pe sugbon ti ko ka olorun si oni an pe ni asako tabi apeyinda eyi kan na ni olorun so pun eni kokan ti o je elese eni kokan ti o je asako eni kokan ti o je apeyinda wi pe nigba ti oun pe won se abe akoso se abe oro oun se abe itoju ati ilana sugbon ti won sa awon nkan won yi ti we pe idajo yo ba awon eniyan be lati igba ti eniyan ti subo ninu ogba yi deni ni atire we pe aigboran ati ote ti wa ninu enikokan ti abi sinu aye yi bi o ba wo awon omo kekeke bi won ti ndagba a ma nri iwa ote iwa aigboran ninu won o je iwa abinibi won gbe wa se aye be ni enikokan ninu wa ni o ye ke a bere lowo olorun fun iranwo ki iru iwa aigboran be ati ote ki o le kuro ninu eda wa ninu okan wa olorun ti o je olufe ti o si je eni ti o da wa ninu ife re ti o ni si wa ni o ti n pete awon rere awon ohun ayeraye ti o ye ke a ma gbadun won o pese won fun wa bi o ti le je we pe ati sako ni igba popo bi o ti le je wi pe ati je alaigboran tele tele sibe o lora lati binu sibe ko mu idajo wa kankan o nwa wa o npe wa ki o ba le se wa lore sugbon o se ni laanu wi pe opolopo ni o ntesiwaju ni iwa igbagbo iwa aigboran ati iwa ote won gbogbo wa ni ati sako lo ni igba kan ri be na ni fun awon mo israeli awon mo israeli won shote si oluwa bi o ti le je wi pe o ti se won lore bi o ti le je wi pe o ti daabo bo won o ti pese fun won o ti mu won wa si ile ti o kun fun ora popo sugbon sibe sibe won pada leyin olorun bakan na ni fun gbogbo awon elese gbogbo re ti a ti nrigba lowo olorun gbogbo anu ti o ti nfi han fun wa ko je ki awon wonyi ki o teriba won ro we pe ohun ti awon ni ati igbe aye ti awon gbe o je ninu agbara awon sugbon gege bi ati ri fun awon mo israeli we pe won jiya popo a se so ilu won di ahoro nitori awon iwa ote ati egboran won be na lo ri fun elese loni bi enikeni ninu wa bi abate se waju ninu iwa aigboran ati ote ijiya ni yo gbeyin iru iwa be ye ki a wo Jeremiah ori keje Jeremiah ori keje lati ese iketale logun sugbon eyi ni mo pase fun won wi pe gba ohun mi gbo emi o si je olorun yin eyin o si je eniyan mi ki ese rin ni gbogbo ona mi ona ti mo ti pase fun yin ki o le dara fun yin ese ikerin le logun sugbon won ko gbo be ni won ko te eti sile won si rin ni imo ati agidi okan buburu won won si ko eyin won ki ki se oju won si mi nihi ni a ri ti olorun pe awon mo israeli lejo ipe lejo yi kan na ni o de fun enikokan ti o nse aigboran olorun so wi pe oun ti pase fun won o ti ran awon woli si won lati soro fun won ati lati fun won ni ilana ati ase ohun sugbon won ko eyin si ohun won ko koju won si ohun e je wi pe won ko gboran bi o ti le je wi pe opolopo awon woli ni aran si won sibe sibe won se aigboran wo ese kerin din logbon sibe won ko gbo temi be ni won ko teti won sile sugbon won mu orun won le won se buburu ju won se buburu ju awon baba won lo bi aban so nipa ti awon mo israeli ke aran ti we pe oro yi kan na ni ako fun awa na we pe bi awa paapa bi abaje alai gboran bi abaje olote ti a o gboran si oro olorun bi ijiya ti de ba awon mo israeli nitori aigboran won be na ni ijiya yo de ba enikokan wa mo bebe we pe ki olorun ki o se wa lele ti omo ki o je ki a je eni ti ngboran ki ijiya ti de ba alai gboran ati olote ki o ma ba je ipin wa ninu Isaiah ori karun dini adorin Isaiah ori karun dini adorin ese ikeji ni gbogbo ojo ni mo ti na owo mi si awon olote eniyan ti rin li ona ti ko dara nipa ero ara won eyi ni olorun tun so nipa ti awon mo israeli we pe ni gbogbo ojo ni ohun ti ran awon oluko ohun ran awon woli ohun ran awon ajihinrere ohun awon oniwaasu awon ti won so nipa oro olorun fun won sugbon won je alagidi ati olote eniyan nje bi a ba nso yi nipa ti awon israeli nje a o le so be nipa re nipa enikokan wa se olorun o ti so fun wa nipa awon oniwaasu ti o fun wa wi pe ani lati ronupo ode se wa bi olorun ba ti ranse si wa wi pe ohun bere ironupo ada lowo wa kini de ti a ri enikokan ti ko ti ironupo ada bi olorun ba ti ranse si wa wi pe atunse je ohun ti o se pataki ani lati mu ona wa to ni waju oluwa wi pe bi a ba ti ri eni ti a se tele tele gba ti a ba ti wa wole ni waju oluwa ti a so pe ki o dariji wa ni igba kan na ti a tin gba ore ofe yi lati owo oluwa ni ani lati lo ba awon ti a ti se tele tele ki a bere idariji lowo won bi a ba ti so be fun wa e se ti a o fi se atunse igbesi aye wa bi olorun ba so fun wa wipe awa ti a njale tele tele ki a ma se jale mo awa ti a nrede oru tele tele awa ti a rinrin kunrin tele tele ki a ma se be mo kini se ti a o gboran awa ti olorun ti so fun ti o ti ranse si wipe isota olorun ni wipe a n ba aye dore wipe a tun lo njebo pelu awon ti o wa ninu aye tabi wipe isoso aye iwoso aye ati kikun ete kikun oju ti awon aye ma nse o je iwa awon ti o lolorun bi Jezebeli ti a ri ninu bibeli bi olorun ba ti kilo fun wa bi o ba ti ranse si wa bi o ba ti so fun wa iru irin ti o ye ki onigbagbo rin e se ti a o fi se ohun ti olorun fe e se ti a fi nse aigboran si olorun awa ti a ba nse be ti a nse aigboran ti a fi eti didi ti a ko eti didi si oro olorun o je wipe adabi awon olote ile israeli o seese ki a ri awon omo israeli ki o ma so wipe ona ti awon woli won awon iranse ti olorun ran si won ona ti won fi gbe nkan won yi kale ni oye won daradara tabi wipe won o gbe kale pelu ife nitori a ma ri wipe esun yi kan na ni awon elomiran won ma fi sun awon oniwaasu wa loni won a so wipe awon oniwaasu wa nife ni we pe bi o je pe won ni ife ti won fi ife han fun awon awon ibase ife olorun sugbon olorun o ran Jesu Christi omo bibi re kan soso o ran si awon omo israeli nje o mo we pe ife pipe ni Jesu ni o fi se on gbogbo ti o se ni o fi so on gbogbo ti o so bi o ti le je we pe eni ti o ni ife re koja ni Jesu Christi to n gbadura fun won to n se ise iyanu laarin won to n wo awon alaisan laarin won to n wo won san to si n so ife olorun to n so fun awon omo israeli bi o ti le je we pe onife ni Jesu Christi ife ti Jesu Christi to fi han won yi ko mu ote ati aigboran kuro ninu okan won àwọn ẹlòmíràn tí wọ́n fi ẹ̀sùn kàn wá wípé a ò nífẹ̀ẹ́ wípé èyí ni wọn ò fi ṣe ìfẹ́ ọlọ́run wọn sọ wípé àwọn adarí tí a ṣẹ̀ṣẹ̀ fi sí orí ẹkùn àwọn ni ò sọ fún wọn dáradára èyí tí olùṣọ́ àgùntàn sọ fún ọ ńkọ́ èyí tí ẹ̀mí ọlọ́run fún ara rẹ̀ tí ó ń sọ fún ọ ńkọ́ ìgbà tí ó ń ka bíbélì tí ẹ̀mí ọlọ́run tó ń sọ fún ọ tó ń júwe nǹkan fún ọ pé kí èyí kúrò ní gbèsè ayé rẹ kí èyí kúrò ní gbèsè ayé rẹ ṣé ẹ̀mí ọlọ́run tó ń sọ fún ọ ṣé kò ní ìfẹ́ tó ní àwa wí ni nǹkan wọ̀nyí jẹ́ kí a wo ìwé Matthew ìrìnrìn ti Matthew orí kẹtàlélógún ẹsẹ̀ ìkẹtàdínlógójì Jerusalem Jerusalem ìwọ tí ó pa àwọn wòólìí tí ó sì sọ òkúta lu àwọn tí a rán sí ọ pa ìgbà mélòó lè èmi ń fẹ́ ràdọ̀bo àwọn ọmọ rẹ bí àgbébọ̀ adìẹ tí ràdọ̀bo àwọn ọmọ rẹ lábẹ́ apá rẹ ṣùgbọ́n ẹ̀yin kò fẹ́ ṣàwò a fi ilé yín sílẹ̀ fún yín ilé ahoro Jésù Kristì ni ó sọ̀rọ̀ yìí sórí wípé bí jésù kristi tilẹ̀ jẹ́ ẹni tí ó ní ìfẹ́ síbẹ̀ àwọn wọ̀nyí kò gba jésù ó ní ó to àwọn tirẹ̀ wá ṣùgbọ́n àwọn tirẹ̀ kò sì gbá ṣùgbọ́n iye àwọn tí ó gbá àwọn ni ó fi agbára fún láti di ọmọ ọlọ́run ọ̀rọ̀ yìí kan náà ni ọlọ́run tún rán sí wa wípé kí a má ṣe bí àwọn ọlọ̀tẹ̀ ara ilé ísírẹ́lì bí wọ́n ti ṣe wípé kí a gbọ́ràn sí olúwa kí a jọ̀wọ́ ìfẹ́ wa èrò wa ọ̀nà wa kí a jọ̀wọ́ ohun gbogbo fún ọlọ́run kí a sọ fún ọlọ́run wípé ìfẹ́ tirẹ̀ ni a ó ṣe ṣùgbọ́n kí a tó lè ṣe ìfẹ́ ọlọ́run a ní láti ní ìyípadà ọkàn nítorí kò sí ní agbára ẹ̀dá kan láti lè ṣe ìfẹ́ ọlọ́run bí kì í bá ṣe wípé irú ènìyàn bẹ́ẹ̀ ó ní ìyípadà ọkàn ó ní oore ọ̀fẹ́ láti ọ̀dọ̀ ọlọ́run wá nínú Róòmù orí kẹjọ ẹsẹ̀ ìkeje àti ẹsẹ̀ ìkẹjọ ni a ti ń kà á Róòmù orí kẹjọ láti ẹsẹ̀ ìkeje nítorí èrò ti ara ọ̀tá ni sí ọlọ́run nítorí kì í tẹríba fún òfin ọlọ́run òun kò tilẹ̀ lè ṣe é bẹ́ẹ̀ ni àwọn tí ó wà nínú ara kò lè wo ọlọ́run èyí ń sọ nípa àwọn tí kò tíì ní ìgbàlà wípé àwọn tí ó wà nínú ara àwọn tí ó ń ṣe ìfẹ́ inú ara wọn àwọn tí ó wà nínú ẹ̀ṣẹ̀ àbínibí síbẹ̀ tí ẹ̀ṣẹ̀ àbínibí yìí tí ó sì ń so èso ní ìgbésí ayé wọn èso ọ̀tẹ̀ àti èso àìgbọ́ràn wọn kò lè wo olúwa nítorí bẹ́ẹ̀ kí a tó lè di ẹni tí ó wo olúwa kí a tó lè di ẹni tí ń gbọ́ràn sí olúwa a ní láti jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ wa kí a kọ̀ ọ́ sílẹ̀ a ní láti tọrọ ìdáríjì kí a gba ìdáríjì láti ọ̀dọ̀ olúwa a ní láti ní ìgbàgbọ́ nínú Jésù Kristì ẹni tí ó kú fún wa láti kó ẹ̀ṣẹ̀ ara ayé lọ nígbà tí a bá ṣe bẹ́ẹ̀ ni a rí wípé lẹ́sẹ̀kẹsẹ̀ ni ọlọ́run yóò máa pè wá sí ìjọ̀wọ́ ara ẹni àti ìgbọ́ràn èyí ló mú wa lọ sí ìkókó kejì ìpè ọlọ́run sí ìgbọ́ràn àti ìjọ̀wọ́ ara ẹni èyí jẹ́ wípé bí o bá ti di ọmọ ọlọ́run ọlọ́run pe ẹnì kọ̀ọ̀kan wa wípé ó yẹ kí a wá sínú ìgbọ́ràn kí a sì jọ̀wọ́ ara wa fún ọlọ́run láì jiyàn láì máa sọ fún ọlọ́run wípé a ò lè ṣe èyí tàbí a ò lè ṣe èyí ni ọlọ́run pè ọ́ sí ìgbọ́ràn àti ìjọ̀wọ́ ara rẹ yẹ kí a wo Matthew orí kọkànlá ẹsẹ̀ ìkejìdínlọ́gbọ̀n àti ìkọkàndínlọ́gbọ̀n ẹ wá sọ́dọ̀ mi gbogbo ẹ̀yin tí ń ṣiṣẹ́ tí a sì di ẹrù wúwo lé lórí èmi ò sì fi ìsinmi fún yín ìpè tí a kà jáde yìí ó pín sí ọ̀nà méjì lákọ̀ọ́kọ́ Jésù Kristì ń pe gbogbo ẹlẹ́ṣẹ̀ tí a di ẹrù wúwo lé lórí gbogbo ẹlẹ́ṣẹ̀ tí ń ṣe àìsinmi tí ń ṣe làálàá tí ń ṣiṣẹ́ ṣùgbọ́n tí a sọ fún wípé iṣẹ́ ara wa òdodo ara ẹni wípé kò lè gbà wàhálà nítorí bẹ́ẹ̀ Jésù Kristì ó ń pe gbogbo ọkàn aṣáko ó ń pe gbogbo ọkàn ẹlẹ́ṣẹ̀ ó ń pe gbogbo àwọn tí ó ti kọ ẹ̀yìn sí ìhìn rere àwọn tí wọ́n ti jẹ́ ọ̀tá ọlọ́run ó ní ẹ wá sọ́dọ̀ mi gbogbo ẹ̀yìn tí ń ṣiṣẹ́ ṣùgbọ́n tí ó jẹ́ wípé iṣẹ́ tí ẹ ń ṣe kò lè fún yín ní ìgbàlà iṣẹ́ òdodo ara wa kò lè fún wa ní ìdáláre níwájú olúwa àti ẹ̀yìn tí a di ẹrù wúwo lé lórí nítorí ẹ̀ṣẹ̀ máa ń fa ìbànújẹ́ o ma nfa laala o ma nfa ijeni niya ati iponi loju lati odo esu oni awa ti a de wo le lori oni ke awa sodo nki onki o ba le fun wa ni isimi e wa sodo Jesu Christi gbogbo awon ti ko ti mo Jesu gbogbo awon ti ko ti ba Jesu pade awon ti ko ti gba Jesu Christi gbo loni o npe o bi o ba fe gboran ohun to ni lati se ni wo pe ki o wa wole lesa Jesu wi pe o fe je ti Olorun wi pe o fe wa ni eni ti o ni ore ofe pelu Olorun o si ni ore ofe lati se igboran si ohun gbogbo ti o nso fun wa sugbon mo so wi pe o pin si meji nihin bakan na Olorun tun ba Jesu nba awon onigbagbo soro bi o ba wo ki a fi iye ki a fi yedenu ki a wo Jesu Christi ki a farabale daadara ki a wo Jesu Christi ki a wo wi pe o wa ni aarin gbogbon ife Olorun o dabi eni ti o wa ni ibi ti o jina rere bi o ti le je wi pe awa paapa gege bi omo Olorun ati wa sinu ijoba Olorun sugbon a o si ninu ogangan ife Olorun ohun gbogbo ti Olorun fe ki a se ni pipe ni kikun gbogbo re kon ni a tin se sugbon Jesu Christi o je eni ti o se ife Olorun ni pipe ati ni kikun o wa ni ogangan ife Olorun nibi ti Jesu Christi wa yi lo wa tin pe eni kokan wa ti a je onigbagbo wi pe ki a wa si odo ohun ki a wa paapa ki a fi han wi pe a fe wa ni ogangan ife Olorun ni ese ikokandinlogbon ni wa ti se afikun fun awe pe egba ajaga mi si orun yin ki ese ma ko eko lodo mi nitori oninu tutu ati onirele okan le mi eyin o si ri isin mi fun okan yin oni egba ajaga mi si orun yin awa ti o je we pe adagba ni ileto tabi ni abule o ye ki a le mo ohun ti a npe ni ajaga bi a ba ni eran osin ti a ko fe ki eran osin ki o ma jade kaakiri lati lo je ounje ninu oko elomiran ki won ba ma lu eran osin yipa mo wa lowo ohun ti won ma nse ni abule ni we pe won o so ajaga mo eran yi lorun bi eran yi ba ti fe wo ogba elomiran ajaga ti o wa ninu lorun re ko ni je ki o le wole ohun ti Jesu Christi n sọ fun wa ni wo pe ani ni ajaga yi ni ọrun wa ki a ma ba le lọ sinu aye mo ki a ma ba le se ohun ti awon yoko ti won wa ninu aye ti won se o ni egba ajaga mi si ọrun yin bi a ba ti gba ajaga Olorun ajaga Jesu si ọrun wa a ko ni le lọ si ile ijo ti awon aye mo a ko ni le lọ si ibi imoti won a ko ni le se ti ikobirin jo ati iborisa ati wi pe won tun lo eyan tun lo gbegun onigbagbo ki yo le se iru nkan be nitori wipe a nko eko lodo re oni oninu tutu ati onirele okan li emi oninu tutu onirele okan bi a ba di omo Olorun a ki le jamo eni to je sose tele tele bi a ba ti di omo Olorun a ki le sose mo a ki le muti mo a ki le jale mo se awa na mo wipe opolopo ninu wa tele tele ni o je pe bi a o ri ija a o da ija sile sugbon gba ti a ba ti di omo Olorun ife Olorun ni pe ki a je oninu tutu ati onirele bi enikan ba si ti se o se o mo tele tele bi ki a to di onigbagbo a ki fe dari je enikeni a o so wi pe titi a o fi ku ko se ti o le pari ija laarin awa ati lagbaja oni sugbon ki a farabale ki a jo wa ara wa fun ife Olorun awa eni ti o je eleran ara o ma nfe lati gbeja ara re o ma nfe lati gbesan o ma nfe lati so pe lagbaja o so okolumi emi na lati so okuta si pada o nigba ti a ti di omo Olorun nisinsin a o le se be mo eyi ni wo pe ki a fi oro wa ki a fi le Olorun lowo ki a je ki o je wi pe Olorun ni yo gbeja wa ki o ma je wi pe awa la tun ja lati gbeja ara wa eyi ni omo Olorun ki se lo sile ejo eyi ni omo Olorun ki se ko iyawo re sile eni omo Olorun ki se so wi pe omo yi o je omo ipanle ninu ile nitori be mun lati fi han mun lati je ni yadada kin ti mota omo Olorun ki se ru nkan be ife ni a fi n ba eniyan lo so mo wi pe Olorun fe wa ife ti Olorun ti fi han fun wa oni o ye ki a fi han fun awon elomiran o Jacobu ori kerin Jacobu ori kerin lati ese ikeje
1: nítorí náà ẹ tẹríba fún ọlọ́run ẹ kọjú ìjà sí èṣù òun ó sì sá kúrò lọ́dọ̀ yín nǹkan méjì ni a ń sọ níhìn-ín ìkíní ẹ tẹríba fún ọlọ́run ìkejì ẹ kọjú ìjà sí èṣù bí kì í bá ṣe wí pé a gbé ìṣísẹ̀ kíní kì yóò ṣeé ṣe láti gbé ìṣísẹ̀ kejì bí kì í bá ṣe wí pé a tẹríba fún ọlọ́run kì yóò lè ṣeé ṣe fún wa láti kọjú ìjà sí èṣù èyí ni ọ̀pọ̀lọpọ̀ ni wọn ò fi ní ìṣẹ́gun ní ìgbésí ayé wọn wọn ò lè ṣẹ́gun ẹ̀ṣẹ̀ wọn ò lè ṣẹ́gun àrùn wọn ò lè ṣẹ́gun èṣù wọn ò lè kọjú ìjà sí èṣù nítorí wípé wọn ò tẹríba fún ọlọ́run wọn ṣá ọ̀rọ̀ ọlọ́run tì nígbà tí ọlọ́run sọ fún wa wípé ẹnìkan tí ó ṣe ọ ni wípé kí o dáríjì bó bá tẹríba fún ọlọ́run ó sọ wípé ọlọ́run ní tòótọ́ ni nǹkan yìí dùn mí ṣùgbọ́n nítorí tìrẹ mo dáríjì ẹni yìí ṣé àwa tí a wá láti ilẹ̀ yorùbá a mọ̀ wípé bí ìjà bá wà láàrin ọkọ àti aya bí bàbá tí ó dàgbà jù nínú agboolé bí ó bá pe ọkọ yìí àti ìyàwó rẹ̀ ohun tí wọ́n máa ń sọ ni wípé bí wọ́n bá ro ẹjọ́ sílẹ̀ ọkọ àròjọ ìyàwó náà àròjọ bí ìyàwó bí ó bá fẹ́ sọ̀rọ̀ nígbà tí ọkọ ń sọ̀rọ̀ bàbá ìyá sọ pé pa inú rẹ mọ bàbá tí ó dàgbà tó hiwú lórí bó bá tilẹ̀ sọ pé pa inú rẹ mọ jẹ́ ni ìyàwó ló máa dákẹ́ àwa tí a lè bọ̀wọ̀ fún àwọn àgbàlagbà bẹ́ẹ̀ ní ìdílé wa a ò ṣe lè bọ̀wọ̀ fún ọlọ́run bí o bá jẹ́ ẹni tó máa ń sọ̀rọ̀ púpọ̀ pẹ̀lú ọkọ rẹ tó jẹ́ wípé èyí ni ó máa ń fa èdè àìyedè láàrin ìwà àti ọkọ rẹ ṣùgbọ́n tí ọlọ́run sọ wípé gbéjẹ́ dákẹ́ panumọ́ àwa tí a ń gbọ́ràn sí àwọn ènìyàn lásán bíi tiwa tó hewu lórí kí ni dé tí a ò lè gbọ́ràn sí ọlọ́run lẹ́nu tàbí bí wọ́n bá rojọ́ sílẹ̀ bí ọkọ yìí bá sọ wípé kò sí ṣíṣe kò sáì ṣe obìnrin yìí ó ní láti lọ ni tí obìnrin yìí kúnlẹ̀ tí ó sọ pé rárá ó fà kíkọ́rí wípé òun ò gbẹ́ ẹ̀bẹ̀ bí bàbá yìí bá sọ wípé ọmọkùnrin dáríji ìyàwó rẹ mú ìyàwó rẹ padà lọ sílé nítorí bàbá ti sọ bẹ́ẹ̀ àwọn tí ó sì wà ní ìdí ọ sọ pé o gbọ́dọ̀ kọ̀rọ̀ sí bàbá lẹ́nu o gbọ́dọ̀ kọ̀rọ̀ sí bàbá lẹ́nu o bàbá ti ní kó dáríji ìyàwó rẹ o a máa rí wípé irú ènìyàn bẹ́ẹ̀ a sọ bí ò bá jẹ́ ti bàbá ni bá lé ẹ jáde ṣùgbọ́n nítorí ti bàbá màá dáríji ẹ bàbá wa ti ń bẹ lọ́rùn ńkọ tó kọ́ sílẹ̀ gàdàgbà gádágbá tó fi yé wa dáadáa wípé a ò gbọ́dọ̀ kọ̀ ìyàwó wa sílẹ̀ ìwọ tó ń gbọ́ràn sí bàbá tó wà nínú ayé lẹ́nu o lè gbọ́ràn sí bàbá wa ti ń bẹ lé ọ̀run lẹ́nu o lè sọ wípé ẹ̀ṣẹ̀ tí ìyàwó ṣẹ̀ mí ó dùn mí rékọjá ṣùgbọ́n nítorí pé bàbá wa ti ń bẹ lé ọ̀run ó ti ní kí n dáríjì ó ti ní kí n gbójú fún àwọn nǹkan wọ̀nyí dá nítorí bẹ́ẹ̀ wọ́n ó dáríjì èyí jẹ́ wípé a jọ̀wọ́ ara wa fún ọlọ́run wípé ohun tó bá fẹ́ là ó ṣe ibi tó bá fẹ́ là ó lọ èyí tó bá fẹ́ là ó sọ èyí ni pé à ń gbọ́ràn a kì í ṣe ọlọ̀tẹ̀ níwájú olúwa nítorí bẹ́ẹ̀ ó yẹ kí a lè gbọ́ràn sí olúwa ó ní kí a tẹríba fún ọlọ́run kí a sì kọjú ìjà sí èṣù wípé yóò sá fún wa gbogbo àwọn ẹ̀kọ́ ọ̀rọ̀ ọlọ́run tí ó ti ń kọ́ wa ọlọ́run fẹ́ kí a tẹríba ọlọ́run fẹ́ kí a gbọ́ràn ó sì ń pè wá lónìí lẹ́ẹ̀kan sí i wípé kí a tẹríba kí a gbọ́ràn jẹ́ kí a dìde dúró kí a bá ọlọ́run sọ̀rọ̀ kí a sọ fún wípé bí ohun tó ń sọ bó tilẹ̀ ṣòro fún wa bí ohun tó ń sọ bí ó tilẹ̀ yé wa púpọ̀ púpọ̀ ṣùgbọ́n nígbà tí a ti mọ̀ wípé ọ̀rọ̀ ọlọ́run ni wípé a ó ṣe é èyí ni wípé a ń tẹríba fún ọlọ́run bá ọlọ́run sọ̀rọ̀ yóò fún ọ lóore ọ̀fẹ́ láti jẹ́ ẹni tí ń gbọ́ràn má ṣe jẹ́ alágídí ọmọ níwájú olúwa má ṣe jẹ́ ẹni tí kọ etí ikún sí ọ̀rọ̀ ọlọ́run sọ fún ọlọ́run wípé ó gbọ́ràn wípé ohun gbogbo tí ọlọ́run sọ fún ọ wípé ó tẹríba ó jọ̀wọ́ ara rẹ ó ṣe ìfẹ́ ọlọ́run ọlọ́run yóò sì fún ọ lóore ọ̀fẹ́ láti ṣe ìfẹ́ rẹ̀ ní pípé àti ní kíkún.

mo gbọ ọrọ ọlọrun ni bi mo tin gbọ ọrọ ọlọrun be ni an da mi lebi ese mi be ni emi ọlọrun lo ran mi leti pe owo soji nko eni to nbu tele tele nko iwo to je pe eleke ebu ni o wi pe ko si bo je oba bo je ejoye o bu ni iwo to je pe ija nko o le nko aran kan nko iwo to je wi pe ibinu oku oni gbese aye e tele tele ah bi mo ti gbọ ọrọ ọlọrun be ni mo lo sori ikun mi mo si be si ni gbadura adura yi ni mo gba ti emi olorun fin ba emi ni jere we pe mo ti di omo olorun kia ni ayo egbala so ninu okan mi kia ni erin bu jade lenu mi kia ni awon ikorira ti mo ti lokan tele tele gbogbo opora awon ti mo ti ba ja tele tele mo ti lo ba won laja we pe ah e ma binu o ise etuni o nisisin mo ti di omo olorun o emi to je pe mi o ni ayo lati aro sule ri ni ayo olorun lo gbe inu mi bi mo nlo mo nkorin ni bi mo ka bibeli be ni mo ni ayo ju be lo mo ti ba jesu pade iru awon be ti won ba jesu pade ti oju won ti ri nkan nipa etutu ti jesu kristi se lori igi agbelebo ti eti won ti gbo nkan nipa ayo atorun wa to dabi eni pe orin orun o nso jade lati inu okan won awon ni a nso wi pe won je eleri nitori be bi o ba ri wi pe a so pe a fe lo se ijiri okan a fe jeri ohun ti jesu kristi ti se a fe lo so fun awon eniyan wi pe jesu kristi gbala jesu n dani nide jesu n tuni sile kuro ninu idi ese jesu n pese eni fun orun rere awon ti won ti ba jesu kristi pade awon nikan soso ni awon ti o le je enu fun olorun awon wonyi nikan soso ni o le je eleri otito bi aba so pe a je eleri otito kini iwaasu ati ogbon awon eleri olooto kini iwaasu ati ogbon awon eleri otito eni o mu wa wa si apa keji ninu iwaasu ti oni lakoko ki akoko wo iwaasu awa ti a so wi pe a je eleri ati ba jesu pade a si lo nso fun awon elomiran wi pe awon paapa won le ni igbala won le ni idande a le pese won sile fun orun kini iwaasu wa je ki a lo si iwe ihinrere ti luku ori ikerinlelogun luku ori ikerinleniogun lati ese ikerin din laadota ese aadota din merin o si we fun won pe bee le a ti kowe re ki kristi ki o jiya ati ki o si jinde ni ijo keta kuro ninu oku ati ki a waasu ironu pewada ati idarije ese ni oruko re ni orile ede gbogbo bere lati Jerusalem lo eyin si ni eleri nkan wonyi bi a ba nso wi pe eleri bi a ba nso wi pe eni ti n waasu ihinrere eyi je wi pe a ti mo ti Jesu Kristi se ori ninu ese ikerindini aadota o ni o si we fun won pe bẹ́ẹ̀ ni a ti kọ̀wé rẹ̀ pé kí kristi kí ó jìyà kí ó sì jíǹde ní ìjọ kẹta kúrò nínú òkú jẹ́ kí a dúró níbẹ̀ náà sórí ohun tí a ń pè ní ìhìnrere ó jẹ́ ọ̀rọ̀ ọlọ́run láti inú bíbélì ṣùgbọ́n àwọn ẹlòmíràn òye òye wọn nípa ìhìnrere ó ṣeéṣe kí a máa sọ ìtàn inú bíbélì bí a bá sọ ìtàn inú bíbélì bí a kò bá mú ìtàn yìí wá sí iṣẹ́ tí jésù kristi ṣe fún ìgbàlá wa a ò tí ì wàásù ìhìnrere gẹ́gẹ́ bí àpẹẹrẹ yẹ kí n ṣe àpẹẹrẹ yìí fún ọ ó ṣeéṣe kí a ka bíbélì kí a sọ wípé ọlọ́run dá ènìyàn wípé agbára ọlọ́run tóbi púpọ̀ agbára ọlọ́run yìí ó sì dá ènìyàn ó ṣeéṣe kí oníwàásù kí ó sọ láti ibẹ̀ wípé agbára ọlọ́run kì í bá a tì wípé bí ọlọ́run bá ní agbára láti lè dá ènìyàn jẹ́ òrí wípé ọlọ́run ní agbára tó jẹ́ wípé kò sóhun tó ṣòro fún ọlọ́run láti ṣe lóòótọ́ ni ṣùgbọ́n kò tí ì wàásù ìhìnrere kò tí ì sọ fún wa wípé jésù kristi kú fún ẹ̀ṣẹ̀ wa àti wípé ó lè yí wa padà

Ohun tí a ń pè ní ìrere ni wípé a ti jẹ́ ọ̀daràn tẹ́lẹ̀tẹ́lẹ̀, a ti jẹ́ ẹlẹ́ṣẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀, oníkúpa ni ènìyàn. Ṣùgbọ́n Jésù Kristì wá, a sì fi agbára fún, a fi àṣẹ fún wípé nípa ìtùtù ẹ̀jẹ̀ rẹ̀ kí ó bá lè gbà wá là kúrò nínú ẹ̀ṣẹ̀ wa. Bí a bá sọ wípé Ọlọ́run dá ènìyàn, òótọ́ ni. Ṣùgbọ́n bí a bá sọ wípé ṣùgbọ́n ènìyàn ṣubú ní ọgbà Ídẹ́nì, láti ìgbà yìí ni gbogbo ènìyàn ti ṣẹ̀ tí a ti kùnà ògo Ọlọ́run. Ṣùgbọ́n ní àkókò tí ó yẹ, Ọlọ́run nínú ìfẹ́ rẹ̀, ó rán Jésù Kristì sí wa sínú ayé yìí, kí ó ba lè kú fún ẹ̀ṣẹ̀ wa, kí ó ba lè kó ẹ̀ṣẹ̀ wa lọ, kí ó ba tún lè tún wa dá, kí ó ba tún lè tún wa ṣe, kí ó ba lè yí ìgbésí ayé wa padà, kí èyí tí a ti sọnù ní ìgbà ìṣubú ti Ádámù, kí a ba lè rí gbà padà nípasẹ̀ Jésù Kristì. Èyí jẹ́ pé à ń wàásù ìhìn rere. À ń sọ nípa ikú àti àjínde Jésù Kristì, kí a ba lè ní ìdáríjì ẹ̀ṣẹ̀ àti ìgbàlà ọkàn wa. Ẹlòmíràn, wọn kì í mọ̀ wípé a ní láti wàásù ìhìn rere kí a ba lè ní ìgbàlà. Ó ṣeé ṣe. Ẹlòmíràn lè wàásù wípé Dáfídì ó dẹ́ṣẹ̀ àgbèrè. Èyí kì í ṣe wàásù ìhìn rere. Bí a bá sọ wípé ṣùgbọ́n ó wá sọ̀dọ̀ Ọlọ́run, ó sọ̀rọ̀ ìdáríjì, ó sọ fún Ọlọ́run wípé lóòótọ́ ni mo ti dẹ́ṣẹ̀. Ṣùgbọ́n nínú àánú rẹ, nu ìrékọjá mi nù kúrò, dá àyà titun sínú mi Ọlọ́run, kí o sì tún ọkàn dídúró ṣinṣin ṣe sí inú mi. Jẹ́ kí n rí ayọ̀ ìgbàlà rẹ, kí ayọ̀ ìgbàlà rẹ kí ó padà tọ̀ mí wá. Bí a bá wàásù bẹ́ẹ̀, tí a sì wá sọ wípé àwa náà tí a ti dẹ́ṣẹ̀, gẹ́gẹ́ bí Dáfídì bí ó ti dẹ́ṣẹ̀. Bí a bá wá sọ̀dọ̀ Ọlọ́run nísinsìnyí, Ọlọ́run di aláàánú, kò ní tawánù bí ó ti wù kí ó rí, wípé yóò darí ẹ̀ṣẹ̀ wa jì wá. Gbà tí a bá ti ń wàásù ìdáríjì ẹ̀ṣẹ̀ nípasẹ̀ Jésù Kristì, nípasẹ̀ ẹ̀jẹ̀ Jésù Kristì tí ó ta sílẹ̀ fún wa, wò ó ọ̀dọ́ àgùntàn Ọlọ́run tí ó kó ẹ̀ṣẹ̀ ara ayé lọ. Èyí jẹ́ wípé à ń wàásù ìhìn rere. Òní ó sọ fún wa ní ẹsẹ̀ ìkẹtàdínníàádọ́ta, ó ní àti kí a wàásù ìrònúpìwàdà àti ìdáríjì ẹ̀ṣẹ̀ lé orúkọ rẹ̀. Kí a wàásù ìrònúpìwàdà àti ìdáríjì ẹ̀ṣẹ̀ lé orúkọ rẹ̀. Kì í ṣe ní orúkọ ìjọ o, kì í ṣe ní orúkọ àlùfáà. Ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n máa ń ṣe àṣìṣe. Ó yà mí lẹ́nu wípé àwọn ẹlòmíràn wọ́n máa ń dárúkọ àlùfáà ju orúkọ Jésù Kristì lọ. Àwọn ẹlòmíràn wá rò wípé wọ́n mọ àlùfáà ju bọ́n ṣe mọ Jésù. Bí a bá sọ wípé a jẹ́ ọmọlẹ́yìn Jésù, orúkọ Jésù gbọ́dọ̀ kúrò lẹ́nu wa. Ẹlòmíràn olùṣọ́àgùntàn ò gbọ́ nǹkan tí Paul apostle sọ. Ó ní ṣé èmi ni a kàn máa gbélébò fún yín, tàbí Apollo ni a kàn máa gbélébò fún yín? Ó ní Jésù Kristì ni a wàásù rẹ̀, gẹ́gẹ́ bí olùgbàlà, gẹ́gẹ́ bí ẹni tí ń dáni láre, gẹ́gẹ́ bí ẹni tí ń dáni sílẹ̀ kúrò lọ́wọ́ ẹ̀ṣẹ̀, gẹ́gẹ́ bí ẹni tí ń fún ní oore ọ̀fẹ́ láti òkè wá kí a ba lè bọ́ lọ́wọ́ ẹ̀ṣẹ̀. Bí a bá ń sọ wípé a jẹ́ ajíhìn rere, a jẹ́ ẹlẹ́rìí Jésù, a jẹ́ agbẹnusọ fún Ọlọ́run wípé a ti fún wa ní olùgbàlà, èyí jẹ́ wípé kíyèsí dáadáa, a ń wàásù ìrònúpìwàdà àti ìdáríjì ẹ̀ṣẹ̀ lé orúkọ rẹ̀. Àwọn ẹlòmíràn nínú àwọn ìjọ káàkiri, wọ́n máa lọ bá àwọn àlùfáà wọn, àwọn bàbá àṣàlẹ̀ nínú ìjọ wọn láti dárí ẹ̀ṣẹ̀ wọn jì wọ́n. Wọ́n á sọ wípé àwọn ti lọ ní ọjọ́ Sátidé láti jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ wọn fún lágbájá tàbí làkásògbè, ṣùgbọ́n àwa kì í jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ fún ènìyàn. Ṣùgbọ́n o jẹ́ kí ó yí o, bí o bá ṣẹ̀mí, ó ṣeé ṣe kí o wá sọ̀rọ̀ mi pé arákùnrin ẹ má bínú o, kí n tó mọ Jésù, tàbí nígbà tí mo di apẹ̀yìndà, tàbí nígbà tí mi ò kíyè sára, tí mo jáfara nínú ìrìn ìgbàgbọ́ mi, mo sọ̀rọ̀ báyìí, mo ṣe báyìí sí yín, ẹ dáríjì mi. Àti sọ fún wa wípé bí ẹnikẹ́ni bá ṣẹ̀ wá, tàbí bá jẹ́ àwa láṣẹ ènìyàn, kí a sọ fún pé dáríjì mi o, a sì dáríjì wàyí la ń pè ní àtúnṣe. Ṣùgbọ́n o ṣẹ̀mí gẹ́gẹ́ bí olùṣọ́ àgùntàn, o ṣẹ̀mí gẹ́gẹ́ bí arákùnrin, ó wá ń bá mi láti jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ rẹ fún mi. Ọlọ́run la ń jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ fún, nítorí pé ìdáríjì ẹ̀ṣẹ̀ ó wà nínú orúkọ Jésù. Bí a bá ké pe Olúwa, bí a bá sọ fún wípé à ń fẹ́ ìgbàlà, à ń fẹ́ kí ó dáríjì wá nípasẹ̀ Jésù Kristì, ni a ti lè ní ìgbàlà. Gbà tí o bá wàásù bẹ́ẹ̀, gbà tí o bá sọ fún àwọn ènìyàn bẹ́ẹ̀ wípé nípasẹ̀ Jésù Kristì ni a ti lè dárí ẹ̀ṣẹ̀ wọn jì wọ́n, èyí jẹ́ wípé o jẹ́ ẹlẹ́rìí olóòótọ́. Ṣùgbọ́n bí a bá wàásù bẹ́ẹ̀,
emi olorun lati inu iwaasu wa a mu iwaasu yi a je ki o fun elese ni idalebi okan eni to nka akiri ti o se agbere ti o se pasaga eni to nka akiri gege bi eni tinja gege bi eni tinjale gege bi eni tinja ile onile boti e leyin eni tin ka akiri to je pe oporo ni omuti ni o nje bo ka akiri gba ti a ba soro olorun oro olorun yi a fun iru eni be ni idalebi okan a fun iru eni be ni idalebi fun awon ese ti o tin da yo si ronu pada yo si bere idariji nipa oruko Jesu Kristi ati nitori etutu ti Jesu Kristi ti o se fun wa ṣugbọn iru ọgbọn wo ni eleri otito ni o ye ki o lo bi aba nso nipa ọgbọn eyi nso bi a se gbe oro kale se o mo we pe elomiran ko mo bi a se gbe oro kale o seese boya o ti di atunbi o seese o ti bo lowo ese o seese o di omo olorun ṣugbọn bi o ba fe waasu fun awon elomiran ko mo bi a ti gbe oro kale o seese ki o kan ri iya re ki ori wo pe iya ntoju o ntomu o nletiro o nda ikana si o seese ki ori wo pe iya o ko gbo awon oso aye yi o kokora ko si mo bi a ti waasu oro olorun a n so pe mama gbogbo nkan te nse ise esu patapata gba orun apaadi ojina si yin iwaasu ko yin eni to n di adajo yen ki se eni to fe dani lare yen ki se eni ti o fe ki mama ki o ri oju oluwa o fe mu mama binu ni igba to ba n so bee o seese elomiran boya baba lojoko kale lo gbe oti tira o be si ni mu oti o si ni omo lokawe o ni ọmọ bá sọ pé ìwé kíkà ọ̀tí ẹ̀ tí ìtàsìkò bàbá mo fẹ́ wàásù nítorí mo fẹ́ ṣe ẹlẹ́rìí nínú ilé yìí ọlọ́run ti gbé mi dìde gẹ́gẹ́ bí ẹlẹ́rìí ọtí tẹ mu yìí ìgò kan ṣoṣo yóò mú lọ sí ọ̀run àpáàdì títí ayérayé irú ẹni bẹ́ẹ̀ kì í ṣe ẹlẹ́rìí olóòótọ́ nítorí irú ẹni bẹ́ẹ̀ ò fẹ́ sọ nípa jésù irú ẹni bẹ́ẹ̀ ó ń lé àwọn ènìyàn jìnà sí ìhìn rere tàbí ó ṣeé ṣe bóyá ṣe là ń lọ lójú títì a sì rí ẹnìkan ó jẹ́ lára àwọn obìnrin wọ̀nyí tí wọ́n ń fẹ́ àwọn tí wọ́n fẹ́ ta ara wọn fún owó wọ́n jẹ́ àwọn tí wọ́n máa ń ṣe àgbèrè tí wọ́n máa ń gba owó lọ́wọ́ àwọn ọkùnrin ìwọ́ tó sọ pé o ti mọ jésù o ní ìtara ṣùgbọ́n ìtara òdì ni ò bá dúró ló sọ pé ìwọ ọmọbìnrin kí ló ń wálẹ̀gbẹ̀ títì ló sọ pé tí o bá fẹ́ pè mí kí n bá ọ lọ ilé mo lè bá ọ lọ ó wá sọ pé èmi ọmọ ọlọ́run lèmi dípà lèmi ń lọ ọmọ ọ̀run àpáàdì nìwọ nítorí èyí tó ń ṣe yìí ọ̀run àpáàdì ni bó bá kúrò ńbẹ a sọ pé mo wàásù rẹ lónìí pẹ̀lú ìgboyà mo wàásù fún ọ̀dọ́mọbìnrin yẹn ó dá mi lójú pé tó bá jẹ́ tó máa nígbàlà ni ó yẹ kó nígbàlà lónìí ó wàásù ìhìn rere ó fi ọgbọ́n ó fi gbé ọ̀rọ̀ yìí kalẹ̀ jẹ́ kí a wò ó nínú bíbélì àwọn tí ó jẹ́ wípé wọ́n dẹ́sẹ̀ tí ọlọ́run sì lo àwọn kọ̀ọ̀kan láti jẹ́ kí wọn kí ó ní ìdálẹ́bi ẹ̀ṣẹ̀ wọn àkókò sí fún wa láti wo bíbélì láti wo àwọn ẹsẹ̀ wọ̀nyí ṣùgbọ́n wo máa dárúkọ wọn ní kọ̀ọ̀kan bí o bá jẹ́ olùkà bíbélì yóò yẹ ọ dáradára ṣòro ti wípé àwọn arákùnrin jósẹ́fù wọ́n dá ẹ̀ṣẹ̀ tó jẹ́ wípé ó burú lọ́pọ̀lọpọ̀ nítorí pé wọ́n ta àbúrò wọn tà á sí íjíptì wọ́n tà á fún àwọn ará ismaili nípasẹ̀ bẹ́ẹ̀ ó wá tún lọ sí íjíptì ìyà púpọ̀ ni ó jẹ jósẹ́fù gbà tó yá àwọn arákùnrin rẹ̀ wọ̀nyí wọ́n wá sí íjíptì láti ra oúnjẹ wọ́n ti gbàgbé ẹ̀ṣẹ̀ tí wọ́n dá tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó rí nígbà tí wọ́n débẹ̀ jósẹ́fù mọ̀ wọ́n ó fẹ́ kí àwọn wọ̀nyí kí wọ́n kí ó ronú padà ó fẹ́ kí wọn kí ó ní oore ọ̀fẹ́ ọlọ́run ní ìgbésí ayé wọn ṣùgbọ́n kò gbé kà wọ́n láyà kò gbé kù wọ́n lójú ní kíákíá wípé ẹlẹ́ṣẹ̀ nìyí o èèyàn búburú nìyí nítorí wípé ẹni tí kò láàánú ẹ rí àbúrò yín tí ẹ tàsókò ẹrú ẹ rò wípé ẹ fẹ́ bá tèmi jẹ́ nì ẹ wò bí mo ṣe wà ń sìn kò sọ bẹ́ẹ̀ o ṣùgbọ́n ó ṣoore fún wọn ó fún wọn lóúnjẹ gbogbo nǹkan tí wọ́n fẹ́ rà ó fún wọn ó tún fi owó wọn ó tún fi padà sínú àpò wọn bí wọ́n ṣe ń lọ lójú títì lẹ́gbẹ̀ẹ́ ọ̀nà tí wọ́n dé ibùsọ̀ kan ni wọ́n dúró wípé kí wọn kí ó sinmi díẹ̀
won fe fun awon ibakasi e awon eranko won fe fun olonje ni won onikaluku ri owo re ninu apo re won a si se won we pe ah kini a ti ri eyi si gba ti won tun pada lekeji o tun fi oro wa won lenu wo aburo yin ko benjamin nko bayi nko baba nko e bawo lele se ri ibi to tin ba won soro ni awon funra won ni okan won gbogbe wo pe ah o dabi eni wo pe a o se daada ni ti aburo wa ti ata si oko eru won mo wo pe joseph n gbo ni gbo se bi o ba ka itan yi daada ni genesis ari wo pe awon wonyi won se ri ba won jewo ese won ori ogbon ti joseph lo nibe ko gbe ka won laya lese kese pe elese ni yo e lo sonu apadi rara bi a ba fe wa su yin rere o ye ki a mo wi pe ogbon olorun ni a fi n gbe oro olorun kale je ki n bi o ni ibere kan iwo to n wa si lesin to je wi pe boya o ti se asise kan nile boya ona e ogun daada nile bo ba wa si lesin ojo kan ti oluso agutan wa si ekun re ti o yowo si o wi pe iwo eyan buruku ni o orun apadi ojina si o nje wa wa church mo ti n ba so be fun o soro lati wa si church bi n ba le o kaakiri pe lagbaja o elese ni o lagbaja o elese bi n ba n daruko re ni gbangba pe elese ni o ti mo doju ti e se wa le ronu ko ada rara sugbon bi a ba fe wa so ye ki a ni ogbon olorun se mo ti so ti joseph fun nisinsin soran ti natani dafidi o ti da ese agbere natani wa si odo dafidi o so itan kan o so o pa ni bi owe sugbon dafidi o mo dafidi ti be si ni dajo sugbon pelu ogbon olorun ni dafidi wa so ni natani wa so fun pe iwo ni eni na lese kese ni dafidi lo be si ni gbadura lo tun ba ni waju olowa lo teri ba wi pe emi ni elese na olorun dariji mi pelu ogbon ni a fi n gbe oro olorun kale bi o ba wo Paul ni waju oba Agrippa o n soro o wa so fun pe oba Agrippa mo mo ko gba nkan wonyi gbo nitori pe awon nkan ko sele ni ikoko gba ti o soro ti o le yi ni lokan pada ni oba Agrippa wa so we pe ah die loko ki o so mi di onigbagbo awon nkan wonyi won wo lokan awa na o ye ki a kun fun ogbon olorun soran ti Jesu Kristi nigbati o ri obinrin ni eti kanga obin ara Samaria ti o fi oro jomi to oro pelu re ti o n so fun lese gba to ya o ni lo pe oko re wa eti iba so wi pe iwo to je wi pe o n ti ile okunrin kan de ile okunrin miran iwo to je wi pe agbere okuro ni igbese aye re iwo to je wi pe irinkunrin lori kaakiri Jesu o je so be o ni lo pe oko re wa ni obinrin so pe ah báwo lo ṣe mọ̀ mi ò sí nílé ọkọ ni Jésù wá tún sọ jù bẹ́ẹ̀ lọ fún ni ó wá fi ládùúgbò rẹ̀ sílẹ̀ ni ó lọ sí ìgboro wí pé ẹ wá wo ọkùnrin kan o tí ó sọ fún mi gbogbo nǹkan tí mo ti ṣe ní ìgbésí ayé mi ǹjẹ́ èyí kọ́ ha ni Kristi náà ọgbọ́n ọlọ́run ni a fi ń gbé ọ̀rọ̀ ọlọ́run kalẹ̀ nítorí bẹ́ẹ̀ ó yẹ kí a ní ọgbọ́n ọlọ́run pẹ̀lú ọgbọ́n ọlọ́run a lè sọ ẹ̀rí wa a lè sọ wí pé a jẹ́ ọmọ sí tẹ́lẹ̀tẹ́lẹ̀ a jẹ́ ọmọ sìgá tẹ́lẹ̀tẹ́lẹ̀ a jẹ́ oníkùpàlẹ̀ ènìyàn tẹ́lẹ̀tẹ́lẹ̀ a jẹ́ ẹni tí ń ṣe fàyàwọ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ a jẹ́ ẹni tí ń jà tẹ́lẹ̀tẹ́lẹ̀ ṣùgbọ́n àti bá jésù pàdé jésù ti yí wa padà kí a sọ fún àwọn ènìyàn wípé jésù tó ṣe bẹ́ẹ̀ fún mi ó lè ṣe tìrẹ náà ó lè yí ọ padà ó lè sọ ọ́ di ẹ̀dá tuntun di ènìyàn rere ó lè fi ìyẹ́ ọlọ́run sí ìgbésí ayé rẹ a lè mú àwọn ènìyàn wá sọ́dọ̀ jésù nípa sísọ ẹ̀rí wa ẹ̀rí ìgbàlà tàbí a lè ṣí bíbélì kí a sọ fún àwọn ènìyàn wípé jésù kristi kú fún wa láti kó ẹ̀ṣẹ̀ wa lọ kí a sì jẹ́ kí wọn kí ó wọ ọ̀dọ́ àgùntàn ọlọ́run kí ó kó ẹ̀ṣẹ̀ aráyé lọ tàbí àwọn ìwé ìpolongo ìhìnrere tí a máa ń rà ní ilé ìtajà wa ní gbàgádà a lè fún àwọn ènìyàn àtàbí àwọn ìwé tàbí àwọn kásẹ́ẹ̀tì tí a ti wàásù sí a lè fún àwọn ènìyàn pẹ̀lú ọgbọ́n ọlọ́run pẹ̀lú ẹ̀mí ìrẹ̀lẹ̀ kí a sì máa gbàdúrà fún wọn wípé kí ọlọ́run kí ó ṣe ojú ẹ̀mí wọn kí wọn kí ó bá lè bọ́ lọ́wọ́ ẹ̀ṣẹ̀ kí wọn kí ó lè wá sí ọ̀dọ̀ ọlọ́run ìkẹta kí ni agbára tí ń ti wàásù ẹlẹ́rìí olóòótọ́ tí ń ti lẹ́yìn kí sì ni èrèdí tí a fi ń wàásù agbára tí ń ti wàásù wà lẹ́yìn jẹ́ kí a wo Yohánù orí kẹtàdínlógún ẹsẹ̀ ìkọkànlélógún
ki gbogbo won ki o le je okan gege bi iwo baba ti je ninu mi ati emi ninu re ki awon pelu ki o le je okan ninu wa ki aye ki o le gbagbo pe iwo le o ran mi agbara tin ti wa su wa leyin ni wo pe a je okan bi iwo ti on dari idapo oju ole bi o ba ti di duro ti o nsoro gba ti o ba di de duro ti o ntako alufa ti o ntako oluṣagutan ti o nso pe emi ni adari idapo oju ole yi nitori be mo fe ki o ye yin en se wa ni idapo oju ole pe e ti oluṣagutan wa so ni ojo isinmi mi o faramo e ti won so ni ojo aje okan mi o si nbe e ti won so ni ojo bo mi o gba be e ti mo gba ni gba ton ba ti ri ko ni daru da po ni o ko si okan ti o ni gbala o ni gba ti a ba je okan o ni gba yi gan ni awon eniyan yo gba Jesu Kristi bo wi pe baba mi o ran mi nitori be bi a ba je eni ti o ni emi isokan pelu awon ara emi isokan ninu ijo ti o je wi pe bi oluṣagutan ti nso be la nti leyin bi adari ekun bi o ti nso be ni a nkin leyin bi awon ti ajo je ara ninu oluwa bi won tin gbe soke be la jo ngbe soke bi won tin gbe sile be ni ajo ngbe sile eko kan iwoṣo kan irin kan ti o je pe amoran kan na ni a ngba awon ti a ngba ni imoran gba ti awon eyan ti won ba ri isokan wa ti won ba ri pe ajo ni idapo a si ni irepo igbesi aye wa ti o wa ni isokan pelu awon eniyan mimo yo ma je ki won ki o le gbagbo bi a ba wa su si won eyi ni agbara ti n ti iwaasu wa leyin ise be nikan je ki a wo ise awon aposteli ori kini ese ikejo sugbon eyin o gba agbara nigba ti emi mimo ba ba le yin eyin o si ma se eleri mi ni Jerusalemu ati ni gbogbo Judea ati ni Samaria ati titi de opin ile aye ki a ba gba emi Olorun laaye ni igbesi aye wa ki a fi emi Olorun kun wa ti a ti ni emi Olorun ninu ati lode ti o je pe oro ti a nso iro ti a nro lati odo emi Olorun wa ni ti o je pe agbara emi Orun agbara ina ti jo awon nkan ti ko se ti ko dara ni igbesi aye eniyan emi Olorun ina Olorun ti n jorun o ti wa ni igbesi aye wa bi a ba n soro emi Olorun yo ma ti nkan won yi leyin yo je agbara fun oro ti a nso ninu iwe ise awon aposteli ori kerin ise awon aposteli ori kerin ese ikokanlelogbon nigba ti won gbadura tan ibi ti won gbe pejo si mititi gbogbo won si kun fun emi mimo won fi igboya so oro olorun eni ti o ba fe ki iwaso ki o ni agbara agbara ti yi okan pada agbara tun si tun igbesi aye eni ti agbara ti si awon elese loju lati je ki won ki o ri olugbala odo agutan olorun ti o ko ese ara aye lo agbara ti fun ni igbagbo ninu Jesu Kristi agbara ti je ki a le teriba ki a le wole lese agbelebu Jesu Kristi eni ti o ba n fe iru agbara be fun iwaasu re o ye ki o kun fun adura o ni nigba ti won gbadura tan e ki se awon ti o n sun lori adura e ki se awon ti o je pe bi a ba ni e je ki a gbadura iseju marun won ti dake adura e ki se awon ti o je wi pe bi a ba ti se esin tan ki a so wi pe e je ki a dide e je ki a gbadura won ba ti wuyewuye fun iseju kan won o mo kini won o so mo awon wonyi won gbadura kikan kikan won gbadura pelu igbagbo bi won ti gbadura a so fun a wi pe ibi ti won ti n gbadura o mititi bi o ba je pe adura adake je ni adura ki a ma le soro sita adura ki a ma tire le mo ki awon ti o n lo nitosi ki won ma mo wi pe a n gbadura ile ibi ti won wa ko le mititi sugbon won gbadura ibi ti won pejo si o mititi eyi ni adura ti a n gba ti a n laagun adura ti a n gba ti a n soro soke adura ti a n gba ti a n mi owo olorun o wa so fun awi pe won kun fun emi mimo won kun fun imo agbara olorun o so kale si igbesi aye won o wa ni won fi igboya soro olorun wese iketalelogbon
agbara nla ni awon aposteli si fi jeri ajinde Jesu Olowa ore ofe pupo si wa lori won. Kini eredi ti a fi wa sun? Ohun ti a fi wa sun ni pe ki awon okan ki o ba le ni igbala, ki won ki o ba le gba Jesu Kristi bo, ki je ki won ki o le ma wa si ile isin ni kan soso, sugbon ki a ba le gba okan won la, ki won ki o le gbe igbesi aye ti o bori ese. Wo Johanu ori ogun ese ogbon ati ese ikokanlelogbon. Opolopo ise ami miran le Jesu se niwaju awon omo ehin re ti akoko sinu iwe yi, sugbon won yi le ako ki eyin ki o le gbagbo pe Jesu ni se Kristi na omo Olorun ati ni gbigbagbo ki eyin ki o le ni iye ti oruko re, ni gbigbagbo ki eyin ki o le ni iye le oruko re. Nitori be eredi iwa so wa ni we pe ki se pe ki a je alatako awon eniyan, ki se pe ki a ma le won sa fun Olorun, ki se we pe ki a ma so we pe ah lagbaja eyan buburu ni, lagbaja iwa so ko yen. Eredi iwa so wa ni we pe ki won ki o le wa sodo Jesu, ki won ki o le ni igbala, ki won ki o le kunle fun Jesu, ki won ki o si le ni igbala okan won, ki won ki o ba le ni iye aini pekun loni ni Jesu Kristi ni un pe o gege bi eni kokan, gege bi eni ti o mo Olorun, gege bi eni ti o ti ni ore ofe wi pe o ye ki o je eleri, eleri otito, eleri ti o mo wi pe a le ni igbala se iwo fun ara re ki o ti ni igbala, bi o ba ti ni igbala o ti je eleri, o ti di agbenuso fun Olorun, ije duro lori ese re, ki o gbadura ki agbara Olorun ki o sokale si igbesi aye re, ki igboya ki o sokale si igbesi aye re, ki ogbon bi ati gbe iwasu ire kale ki o sokale si igbesi aye re, ki itara fun ise Olorun ki o sokale si igbesi aye re, dide ki o gbadura soke so fun Olorun wi pe o fe je eleri olooto, eleri ki gba okan la, eleri ki so fun awon eniyan wi pe Jesu Kristi o ni ona, Jesu Kristi o ni iye, ati wi pe Jesu Kristi ni eni naa ti a fi fun wa ki o ba le gba wa la kuro ninu ese wa. Dede ki o so fun Olorun Jesu Kristi ni otito, o ni ona ati iye, enikeni ti o ba to baba wa o ni lati wa nipasẹ re. So fun Olorun wi pe nipa eri re, nipa kika oro Olorun fun awon eniyan, nipa wiwa ati fun awon eniyan, nipa pinpin awon iwe kekeke ipologo irere, nipa awon iwe, nipa kafeti, nipa opolopo ogun Olorun wi pe o wa si irere, o wa si irere, o je eni ti mu awon eniyan wa si odo Jesu Kristi. Gbadura titi agbara Olorun, ogbon Olorun, iye Olorun, ore ofe Olorun, itara Olorun, ina ti funi ni itara ti gbogbo irewesi yoo kuro ni igbesi aye re, gbadura titi awon nkan wonyi yoo fi sele ni igbesi aye re, to fi le je eleri olooto fun Jesu Kristi.

0: Pisteli ti Paul Aposteli si àwọn ará Rómù orí ìkejìlá. Nítorí náà, mo fi ìyọnu Ọlọ́run bẹ̀yìn ara kí ẹ̀yin kí ó fi ara yín fún Ọlọ́run lé ẹbọ ààyè, mímọ́, ìtẹ́wọ́gbà. Èyí ni iṣẹ́ ẹ̀sìn yín tí ó tọ̀nà. Kí ẹ má sì dára yín pọ̀ mọ́ ayé yìí, ṣùgbọ́n kí ẹ paradà láti di titun ní èrò inú yín, kí ẹ̀yin kí ó lè rí ìdí ìfẹ́ Ọlọ́run tí ó dára, tí ó sì ṣe ìtẹ́wọ́gbà, tí ó sì pé. Ǹjẹ́ mo wí fún olúkúlùkù ènìyàn tí ó wà nínú yín nípa oore ọ̀fẹ́ tí a fi fún mi, kí ó má ṣe ro ara rẹ̀ ju bí ó ti yẹ ní rírò lọ, ṣùgbọ́n kí ó lè rò níwọ̀ntúnwọ̀nsì bí Ọlọ́run ti fi ìwọ̀n ìgbàgbọ́ fún olúkúlùkù. Nítorí gẹ́gẹ́ bí àwa ti lé ẹ̀yà púpọ̀ nínú ara kan tí gbogbo ẹ̀yà kò sí ní iṣẹ́ kan náà, bẹ́ẹ̀ ni àwa tí a jẹ́ púpọ̀ a jẹ́ ara kan nínú Kristi àti olúkúlùkù ẹ̀yà ara ọmọ nìkejì rẹ̀. Ǹjẹ́ bí àwa sì ti ń rí ọ̀tọ̀ọ̀tọ̀ ẹ̀bùn gbà gẹ́gẹ́ bí oore ọ̀fẹ́ tí a fi fún wa, bí ó ṣe ìsọtẹ́lẹ̀ ni kí a máa sọtẹ́lẹ̀ gẹ́gẹ́ bí ìwọ̀n ìgbàgbọ́ tàbí iṣẹ́ ìránṣẹ́, kí a kọjú sí iṣẹ́ ìránṣẹ́ wa, tàbí ẹni tí ń kọ́ni kí ó kọjú sí kíkọ́, tàbí ẹni tí ó ń gbani níyànjú sí ìgbani níyànjú, ẹni tí ó ń fi fúnni kí ó máa fi inú kan ṣe é, ẹni tí ń ṣe olórí kí ó máa ṣe é ní ojú méjèèjì, ẹni tí ń ṣàánú kí ó máa fi inú dídùn ṣe é, kí ìfẹ́ kí ó wà ní àìṣẹ̀tàn. Ẹ máa ta kété sí ohun tí ṣe búburú, ẹ fara mọ́ ohun tí ṣe rere. Ní ti ìfẹ́ ara, ẹ máa fi ìyọnú fẹ́ràn ara yín. Ní ti ọlá, ẹ máa fi ẹnì kejì yín ṣáájú. Ní ti iṣẹ́ ṣíṣe, ẹ má ṣe ọ̀lẹ. Ẹ máa ní ìgbóná ọkàn, ẹ máa sin Olúwa. Ẹ máa yọ̀ ní ìrètí, ẹ máa mú sùúrù nínú ìpọ́njú. Ẹ máa dúró gangan nínú àdúrà. Ẹ máa pèsè fún àìní àwọn ènìyàn mímọ́. Ẹ fi ara yín fún àlejò ìṣe. Ẹ máa súre fún àwọn tí ń ṣe lónibíni sí yín. Ẹ máa súre, ẹ má sì ṣe pé. Àwọn tí ń yọ̀, ẹ máa bá wọn yọ̀. Àwọn tí ń sọkún, ẹ máa bá wọn sọkún. Ẹ máa wà ní inú kan náà sí ara yín. Ẹ má ṣe tọ́jú ohun gíga, ṣùgbọ́n ẹ máa tẹ̀lé àwọn onírẹ̀lẹ̀. Ẹ má ṣe jẹ́ ọlọgbọ́n ní ojú ara yín. Ẹ má ṣe fi búburú san búburú fún ẹnikẹ́ni. Ẹ máa pèsè ohun tí ó tọ́ níwájú gbogbo ènìyàn. Bí ó lè ṣe, bí ó ti wà ní ipa tiyín, ẹ máa wà ní àlàáfíà pẹ̀lú gbogbo ènìyàn. Olùfẹ́, ẹ má ṣe gbẹ̀san ara yín, ṣùgbọ́n ẹ fi ààyè sílẹ̀ fún ìbínú, nítorí a ti kọ́ pé Olúwa wípé tèmi ni ẹ̀san, èmi ó gbẹ̀san. Ṣùgbọ́n bí ebi bá ń pa ọ̀tá rẹ, fún un ní oúnjẹ, bí òǹgbẹ bá ń gbẹ, fún un ní omi mu. Ní ṣíṣe bẹ́ẹ̀, èwo kọ ẹ̀yìn iná lé ilé orí. Má ṣe jẹ́ kí búburú ṣẹ́gun rẹ, ṣùgbọ́n fi rere ṣẹ́gun búburú.
1: This CLM Radio, your spiritual welfare is our concern.
2: Ẹ jẹ́ kí a gbàdúrà. Bàbá wa ti ń bẹ lé ọ̀run, a dúpẹ́ lọ́wọ́ yín wípé ó wù yín nínú àánú yín láti fà wá mọ́ ọ̀dọ̀ ara yín. A dúpẹ́ wípé lójoojúmọ́ nígbà tí a bá wá síhìn-ín ni ẹ máa ń bọ́ wa pẹ̀lú oúnjẹ ẹ̀yẹ̀. Ǹjẹ́ a ń bẹ̀bẹ̀ lónìí wípé kí ẹ tún fi oúnjẹ ẹ̀yẹ̀ yìí bọ́ wa lórúkọ Jésù. Abẹ̀yìn wípé gẹ́gẹ́ bí ìmọ́lẹ̀ ọ̀rọ̀ yín yóò ti wọ inú ọkàn wa wípé kí òkùnkùn kí ó sá jáde lórúkọ Jésù. A bẹ̀bẹ̀ wípé gẹ́gẹ́ bí a ti jẹ́ aláìlágbára wípé bí a ti wá sí ọ̀dọ̀ yín tí a ó gbọ́rọ̀ yín tí a ó sì gbàdúrà wípé agbára àtọ̀run wá yóò jẹ́ tiwa lórúkọ Jésù. Ẹ là wá lóye, ẹ ṣe wa lójú, ẹ kọ́ wa. Ẹ jẹ́ kí èyí tí a kọ́ nínú ọ̀rọ̀ yín kí ó mú wa dàgbàsókè nípa ti ìgbàgbọ́. A dúpẹ́ wípé ẹ ti gbọ́ ní orúkọ Jésù Kristì Olúwa wa. Fún ìgbà díẹ̀ ni a ti ń kẹ́kọ̀ọ́ láti inú Kólósè. A ti ka orí kìíní, a sì ti kẹ́kọ̀ọ́ lẹ́sẹẹsẹ nínú gbogbo àwọn ẹsẹ̀ tí ó wà nínú orí kìíní. Nísinsìnyí a ti bọ́ sí orí kejì. Lónìí a ń wo ẹsẹ̀ kẹjọ títí dé ẹsẹ̀ ìkẹwàá. Ẹ jẹ́ kí a ṣe Bíbélì wa sí Kólósè orí kejì láti ẹsẹ̀ ìkẹjọ dé ẹsẹ̀ ìkẹwàá. Máa fi ojú kà á bí a ti ń kà á fún ọ. Ẹ máa kíyè sára kí ẹnikẹ́ni kí ó má ṣe fi ìmọ̀ àti ẹ̀tàn asán dìyín ní ìgbèkùn gẹ́gẹ́ bí ìtàn ènìyàn, gẹ́gẹ́ bí ìpilẹ̀ṣẹ̀ ẹ̀kọ́ ayé tí kìí ṣe bí ti Kristi, nítorí pé nínú rẹ̀ ni gbogbo ẹ̀kún ìwà Ọlọ́run gbé lí ara ìyára. A sì ti ṣe yín ní kíkún nínú rẹ̀, ẹni tí ṣe orí fún gbogbo ìjọba àti agbára. Àwọn ẹsẹ̀ mẹ́ta wọ̀nyí ni a ó wò. Àdúrà wa ni wípé kí Ọlọ́run ẹ̀mí kí ó túmọ̀ àwọn ọ̀rọ̀ wọ̀nyí nínú ọkàn wa. Kí àwa tí ó ti dàbí ẹni wípé a ń fi afẹ́fẹ́ ẹ̀kọ́ kẹ́kọ̀ọ́ gbá káàkiri, kí a lè dúró ṣinṣin, kí a lè fẹsẹ̀ múlẹ̀, kí a sì lè dúró nínú ẹ̀kọ́ Kristi, kí a ba lè ṣe wá pé kí a sì pèsè wá sílẹ̀ fún bíbọ̀ Jésù Kristi Olúwa wa. Gẹ́gẹ́ bí ẹ̀kọ́ tí a ti kọ́ tẹ́lẹ̀, a rí i pé àwọn ẹlẹ́kọ̀ọ́ èké àti aládámọ̀ ti ń yọ àwọn ènìyàn mímọ́ tí wọ́n wà ní Kólósè lẹ́nu pẹ̀lú àwọn ọ̀rọ̀ asán tí kò lẹ́sẹ̀ nílẹ̀. Wọ́n ti dìde, wọ́n sì ti ń da ọkàn àwọn onígbàgbọ́ tí ó wà ní Kólósè rú. Níhìn-ín ni Pọ́ọ̀lù gbógun ti àwọn àdámọ̀ ẹ̀kọ́ èké wọ̀nyí, ó sì ń kígbe tantan láti kìlọ̀ fún àwọn onígbàgbọ́ tòótọ́ wípé kí a má ṣe tàn wọ́n jẹ, wípé kí a má ṣe pa wọ́n lọ́kàn padà, kí wọ́n má ba ṣubú kúrò nínú oore ọ̀fẹ́. Ó fi hàn gbangba pé àwọn wòlíì èké wọ̀nyí wọ́n jẹ́ ẹlẹ̀tàn àti apanirun, ó sì ń kìlọ̀ fún wọn. Ó ń gba àwọn onígbàgbọ́ tòótọ́ níyànjú wípé kí wọ́n máa ṣọ́ra láti má fi ààyè sílẹ̀ fún ẹ̀kọ́ kẹ́kọ̀ọ́ láti rí ààyè wọlé. Èyí ni ìkìlọ̀ kan náà tí Ọlọ́run fún wa láti inú àwọn ẹsẹ̀ tí a kà wọ̀nyí. Àwọn ẹsẹ̀ mẹ́ta wọ̀nyí, ẹsẹ̀ ìkẹjọ, ìkẹsàn àti ìkẹwàá, wọ́n jẹ́ kí ohun mẹ́ta kí ó yé wa dáradára. Ìkíní, ìkìlọ̀ lòdì sí ẹ̀kọ́ àwọn aláìlọ́lọ́run. Ìkejì, ewu àwọn ẹ̀kọ́ èké. Bí a bá gba ẹ̀kọ́ èké láyè ní ìdílé wa, ó ṣeéṣe láti ọ̀dọ̀ ọmọ tàbí láti ọ̀dọ̀ aya wa tàbí láti ọ̀dọ̀ ọkọ tàbí alábàgbé, ó yẹ kí a mọ̀ wípé ewu púpọ̀ ni ó wà nínú kí a gba ẹ̀kọ́ èké láàyè ní ìdílé wa. Ìkẹta, ìdákọ̀rọ̀ fún ọkàn. Yẹ kí a wò ó láti ìkórí kíní. Ìkìlọ̀ lòdì sí ẹ̀kọ́ àwọn aláìlọ́lọ́run. Nínú Kólósè orí kejì ẹsẹ̀ ìkẹjọ, Pọ́ọ̀lù ń sọ wípé ẹ máa kíyè sára kí ẹnikẹ́ni kí ó má ṣe fi ìmọ̀ àti ẹ̀tàn asán dìyín ní ìgbèkùn gẹ́gẹ́ bí ìtàn ènìyàn, gẹ́gẹ́ bí ìpilẹ̀ṣẹ̀ ẹ̀kọ́ ayé kìí ṣe bíi ti Kristi. Ìgbà gbogbo ni àwọn ẹ̀kọ́ búburú àti àṣà búburú máa ń làkàkà láti yí àwọn ènìyàn Ọlọ́run padà kúrò nínú òtítọ́. Bẹ́ẹ̀ ni Ọlọ́run pàápàá fún ara rẹ̀, ó máa rán àwọn ìránṣẹ́ rẹ̀ láti jẹ́ kí ó di ímọ̀ fún wa wípé kí a ṣọ́ra. Ó máa ń kìlọ̀ fún àwọn ènìyàn rẹ̀ ní gbogbo ìgbà àti láti ìran dé ìran. Àwọn ìránṣẹ́ Ọlọ́run máa ń kọ́ni ní òtítọ́ ní ọ̀nà tí ó hàn gbangba, tí ó sì hàn kedere láti pa àwọn ọmọ ẹ̀yìn Kristi mọ́ kúrò lọ́wọ́ ìṣìnà àti èké. Ó dájú wípé bí a bá wà nínú ìmọ́lẹ̀, òkùnkùn kì yóò lè ráyè jọba ní ìgbésí ayé wa. Bí a bá ń tẹ̀lé Ọlọ́run ní ẹsẹ̀ ògbèjì, ó dájú wípé Sàtánì kì yóò lè rí àyè láti fà wá kúrò láti ọ̀dọ̀ Ọlọ́run. Àti wípé bí a bá jáfáfá nínú ìmọ̀ òtítọ́, gbogbo ẹ̀kọ́ ìṣìnà àti àṣà ìṣìnà kì yóò lè ráyè ní ìgbésí ayé wa. Gbogbo wọn pátápátá ni wọ́n wò lulẹ̀ níwájú wa. Èyí ni a fi ń sọ fún àwọn ènìyàn wọ̀nyí wípé kí wọn kí ó máa kíyè sára, kí a máa kíyè sára jẹ́ wípé kí a máa ṣọ́ra. Ó yẹ kí a mọ̀ wípé ìkìlọ̀ tí Pọ́ọ̀lù apostoli tí ó fún àwọn ará Kólósè, ìkìlọ̀ yìí kan náà ni Ọlọ́run fún wa, tí ó sì ti ń fún gbogbo àwọn tí wọ́n gba Ọlọ́run gbọ́ láti ìṣẹ̀dálẹ̀ tàbí láti ìbẹ̀rẹ̀. ninu Deuteronomy ori ketala, Deuteronomy ori ketala lati ese ikini bi woli kan bahu laarin re tabi alala kan ti o si fi ami tabi ise iyanu kan han o ki ese dara dara oni bi woli kan tabi alala kan bi o ba jade bi o ba dide ti o si fi ami ati ise iyanu kan han o ti ami na tabi ise iyanu na ti o so fun oba se we pe e je ki atele olorun miran olorun ajiji leyin ti iwo ko ti mori ki asima si won iwo ko gbodo peti si oro woli na tabi alala na nitori pe olowa olorun yin ndan yin wo ni lati mo bi eyin ba fi gbogbo aya yin ati gbogbo okan yin fe oluwa olorun yin leyin oluwa olorun yin ni ki eyin ki o ma rin oun ni ki e se ma beru ki e se ma pa ofin re mo ki e se ma gba ohun re gbo ki e se ma sin ki e se ma fara mo eyi ni ohun ti Mose eni olorun ti o so fun awon omo Israeli o je ki o ye won we pe ohun ti se wahala popo lati ko won ni ilana olorun ofin olorun ni kikun ni ohun ti gbele won lowo ilana ati ase ti olorun po ohun ohun ti fun awon omo Israeli o wa so fun o ki o to fi aye sile ki o si to fi won sile we pe ki won ki o sora o sese ki woli kan ki o dide ki o so we pe Mose ko mo so dara dara to o sese ki alala kan ki o dide ki o so wi pe eyi ti Mose gbele won lowo wi pe ko kun to fun omo Israeli Mose so fun wi pe ki won ki o sora ki won ki o kiyesara ki won ki o ma je ki awon woli eke tabi awon alasodun alala ki won ki o si won lona eyi ni ikilo kan na ti olorun fun wa wi pe awa ti a je ti olorun awa ti a tele olorun ke a sora ke ma ba fi eko keko eko isina tabi eko eke gba wa lo kuro lodo olorun awon elomiran ma nro we pe bi abankilo fun wa lati enu oniwaasu we pe ke a sora lodo awon woli eke won ma fi esun kan wa we pe awa ti an kilo fun awon eniyan a ko ni ife nitori won ro we pe bi abani ife ko ye ke a da enikeni lejo ko ye ke a so we pe enikan lo n waasu eko odi eko eke tabi elomiran lo n waasu ihin rere tooto kini a le fi pe oro awon eniyan wonyi kini a ti ri oro won si se otito ni won so wi pe bi a ba ni ife ni tooto a ko gbodo so fun awon eniyan ki a si kilo fun won nipa awon eko eke ati awon woli eke e je ki a wo Matthew ori keje ese kedogun Matthew ori keje ese kedogun e ma kiyesi awon woli eke ti o nto yin wa le awo agutan sugbon apanije ikoko ni won ninu eyi ni Jesu Kristi omo Olorun ti o kun fun ife ife si Olorun ife si ijo Olorun ti o n kilo fun awon eniyan we pe ki a sora ki a kiyesi awon eke woli ti o n to wa wa ni awo agutan sugbon won je apanije ikoko e je ki a be lowo wa bi a ba ri awon omode ti won sere ni ita ti a si ri wi pe apanije ikoko o be si gboro se bi a ba ni ife ni tooto se a o ma rerin a o fi awon omode wonyi sile lai kilo fun won rara bi o ba je wi pe ni tooto le a ni ife awon omode wonyi bi a ti ri wi pe apanije ikoko ti be si gboro o si ti n se ose fun awon eniyan o n pa won ni ipakopa a si ri awon omode ti won ko mo otun yato si osi ti won ko mo iyato laarin aja tabi ikoko a kilo fun won a po won wonu ile eyi ni ife bi o ba je wepe ni toto ni ani ife ti a ri wepe awon omo leyin Jesu Christi awon ti o sese di atunbi awon ti won ko mo otun yato si osi nipa eko ihinrere ti a se wepe awon apanije ikoko awon eke woli awon alai lolorun ti won koni ni eko isina won be sigboro won kun aye won sin da awon eniyan laamu won sin fi won lakalaka won sin ran won lo si orun ni ai rotele o ye ki a le so fun awon eniyan o ye ki a le kilo fun awon eniyan we pe ki won ki o kie sara bi o ba je pe ni toto ni ani ife ti ani yo je ki a kilo fun awon omo olorun we pe ki a sora ki asi magba eko odi eko eke laye laarin wa ati ni inu ijo ati ni idile wa wo Matthew ori 16 ese ikepa nigba na ni Jesu we fun won pe e kiye sara ki esi ma sora ni ti iwukara awon parisi ati ti awon sadusi kini Jesu nso ni nigba ti o nso we pe ki awon omo ehin awon nigbagbo toto awon ti won lo si orun rere nipa iwenumo eje Jesu we pe ki won ki o sora ki won ki o ma kiye sara ni ti iwukara awon parisi ati awon sadusi wo itumo ohun to nso ni ese ikejila nigba na le o to ye won pe ki se iwukara ti akara li o wi pe ki won kiye sara re sugbon eko ti awon parisi ati ti awon sadusi Jesu ko fi di awon omo ihin re leti we pe eko oti to wa eko eke se wa Jesu la awon eniyan loye we pe ni toto ni awon ajihin rere ti won so oro ijoba Olorun ni toto ni won wa le keji oni da keji o ye ke amo we pe ni toto ni awon elomiran wa ti won ko ni ni eko isina awon won yi je bi farisi ati sadusi Jesu sin ki awon omo eniyan ni lo we pe ki won ki o sora ki won ki o kiye sara ki won ki o ma se gba eko ajeji eko eke laye laarin won ninu ise awon aposteli ise awon aposteli ori ogun lati ese ikokandinlogbon nitori ti emi mo pe lehin lilo mi ikoko buburu yo wo aarin yin le aida agbo si ati laarin eyin ti kara yin li awon eniyan yo dide ti won o ma soro odi lati fa awon omo ehin seyin won nitori na e ma sora nitori awon ikoko won yi e ma sora nitori awon eniyan ti won o dide lati ma soro odi e ma sora nitori awon ti won o dide lati fa yin kuro lodo Christi lati fa yin si odo ara won e ma sora ki esi ma ranti pe fun odun meta emi ko dekun ati ma fi omi je kilo fun olukuluko li osan ati li oru o ye ki a mo we pe ohun yi kan na ni awa ti a je ajihin rere awa ti a je oniwaasu ihin rere ni ati nso bi o ba je eni ti o ti wa ninu ijo yi fun igba die o ri we pe yala losan ni ojo isimi tabi ni asale ni oru ni ojo aje tabi ni ojobo ni an kilo ni an wasu ni an koni yala lati ojule de oju ile ninu ipade ile tabi ni apejopo wa nigbati abapejopo ni an kilo fun wa nipa oro olorun yala ninu ile isin wa ni tabi ni ipago ni ipari odun tabi ni igba miran ni a ma n je ki o ye wa yekeyeke bi oro olorun bi o ti ri eyi ni Paul n so fun awon eniyan won yi wepe o ye ki won ki o kiye sara ki won ki o mo we pe ati ko won ni eko irere bi ati ni igbala bi ati ni isodi mimo bi ati ni agbara emi olorun bi ati ni iwosan bi ati ngbekele olorun bi ati ngbadura ti adura wa ngba oni ohun ti ko won ni ohun gbogbo o si ye ki won ki o kiyesa nitori pe pelu omije pelu edun okan pelu itara pelu adura pelu ifara eni rubo pelu lati na ohun gbogbo ti o wa ti ohun ni de o fi nko won ni eko ihirere o ye ki awa paapa ki a je eni ti ngba ikilo o ye ki a ma sapun eko ike ki a ma je ki eko ti munisina ki o wa si aarin wa e je ki a wo Peteru keji ori keji lati ese ikini Peteru keji ori keji lati ese kini sugbon awon woli eke wa laarin awon eniyan na pelu gege bi awon olukoni eke yo ti wa laarin yin awon eni ti yo yo mu adamo igbe wo inu yin wa ani ti yo se oluwa ti o ra won won o si mu iparun ti o yara kankan wa sori ara won opolopo ni yo si ma tele iwa wo bi awon nipa awon eni ti a o fi ma so oro odi si ona otito ati ninu oju kokoro ni won o ma fi yin se ireje nipa oro etan idajo eni ti ko pale lati ojo iwa iparun won ko si to gbe nihi ni atun tin je ki o ye wa we pe o ye ki asora nitori eko eke gbode kan nitori awon woli eke won po le aye o si ye ki a duro ninu otito awon aladamo tin so awon nkan wonyi tabi tin so oro ekodi won so we pe awon ni emi olorun ju awon akeko tabi awon oluko ihirere sugbon a je ki o ye wa we pe o ti won ko ni won je awon akojopo imo eniyan lasan won je awon ofin atowodowo tabi asa ti aye yi awon ti o je asan ati otubante o ye ki awa ti a ti ko awa ti a mo oro olorun o ye ki o ye wa we pe o ye ki a ma sa fun awon kan wonyi kitile ni ewu ti o wa ninu eko eke ati awon eko isiran ti a nso nipa re yi bi abaje eni ti o ja para bi abaje eni ti ko sora bi abaje eni ti ngba dulumo bi abaje eni ti ngbo jege ti ngba awon eko eke wonyi kini awon ewu ti o wa ninu gbigba eko eke laye ninu idile wa ninu okan wa tabi ninu idapo wa tabi ninu ijo e je ki a pada si Kolose ori keji Kolose ori keji ese kejo le kan si e ma kiye sara ki enikeni ki o ma se fi imo ati etan asan di yin ni igbekun gege bi itan eniyan gege bi ipilese ko aye ti ki se bi ti Kristi a nso fun wa o si ye wa we pe bi abagba eko eke laaye we pe eko eke yi yo di wa ni igbekun bi a ba nso nipa we pe ki a di eni ni igbekun ohun ti a nso o ye Paul apostoli daradara nitori we pe eni ti o ja papa nu imo ede griki ti a fi ko majemu titun ni ki se be nikan eni ti o ja papa ninu itan majemu lailai ni nitori be nigba ti o nso wi pe ki a di eni ni igbekun o ye ki o ye wa ohun ti o nso e je wi pe ki a di ni igbekun tabi ki a ko wa lo si oko eru o nso wi pe imo ti aye eko eke tabi eko odi tabi eko ti awon woli eke ma nko ni o ma n di ni igbekun ni o ma mu wa lo soko eru ni ati wipe o ma mu ki eniyan ki o wa labe isiru o ma nje ki eru eni be ki o di eni iparun ko se se fun mi lati ka gbogbo awon ese oro olorun ninu majemu lai lai ati ninu titun ti aleka lati fi se apejuwe ohun ti o je wipe ki a dini ni igbekun sugbon je ki n se alaye die fun o ninu majemu lai lai ni ati ri wipe o se se ki orile ede kan ki o ma ba orile ede miran ja sugbon bi won ba tin ba won ja won ri wipe enikan ninu orile ede yi o je alakikanju o je alagbara won ri wipe bi won ba le di iru eni be ni gbekun bi won ba le mu lo si oko eru awon yoku won a di ije fun won nitori be gbogbo ogbon ti won ni gbogbo agbara ti won ni won ma sa lati ri wipe a kikanju jagun jagun laarin awon eniyan won yi a di ni gbekun wipe bi a ba si ti se be awon yoku won o di ije opolopo ogbon ni won le lo bi o ba ka awon iwe onidajo o ri wipe a ri oba kan lori awon eniyan re gba ti enikan ti o wole wa o so wipe ohun ni ihinrere o ni eko kan to mu wa fun won nitori be ki awon eniyan ki o jade nitori pe ohun ti o fe so fun oba yi o je ohun ijile o je ohun asiri o je ohun kan to wa laarin ohun ati oba oba ko mo wipe a fe pa ohun a fe di ohun ni igbekun oba ko mo wipe eni ti o wa yi o ti ri wipe bi a ba le mu ohun kuro awon eniyan ilu re won o di ije nitori be o ni ki awon eniyan ki o jade nitori pe eni yi ni oro asiri ti o fe ba ohun so bi won ti jade be ni o mu ida jade lati inu aso re ti o gun oba yi ni o ku bi o ti ku ni o ti rekun ti o sa jade bi o ti sa jade ni o pe ipe ogun bi won se segun awon eniyan wonyi niyi o mo we pe isori o gege bi eni ti n gbadura eni ti o je akikanju o fe ba o jagun o fe ba ebi re jagun o ri we pe bi on ba le yo kele kele wa lati fun oni eko eke bi on ba le pa orun bi on ba le yi olokan pada we pe adura re koni gba mo wi pe oni mo olorun mo wi pe jesu kristi papa koni je olugbala fun omo eni a fi so wi pe ki a kiye sara nitori wi pe awon alala ti ma nwa awon eke woli ti ma nwa awon alakatakiti ti ma nwa awon ti o ma so pe won ni ohun kan imo ijile ti ma nwa awon ta ma so fun a wi pe won ni ogbon kan ti o tayo ti bibeli nitori pe iwe kan ti o je o ye ko je ara bibeli sugbon ti o ti sonu awon ti ri iwe na he nitori be wa si bi kokokan ki won ki o le ko leko oni ki o sora o wi pe won fe di oni igbekun won fe ko lo si oko eru won fe mu lo si inu isiro won fe so di eni ti a o parun nihi ni Paul apostle ni o tin je ki o ye awon eniyan won yi pe eko eke o ma din ni igbekun ni eko eke o ma so ni di alailagbara eko eke o ma pa ina emi wa o ma parun eko eke o ma ra wa niye eko eke o ma je ki a koju wa si orun ale eko eke o ma yi wa lokan pada kuro lati ma tele jesu a ma di eni ti ara niye ti a tele esu laimo ki se ninu kolose kan nikan le ati kilo fun wa ninu bibeli lati n kilo fun wa wi pe ewu popo lo wa ninu ki a ma tele awon oli eke iwo ti o je wi pe bi o tile n wa si eko bibeli ti o n wa si ile ise wa sibe sibe awon woli eke ni korikosun re awon woli eke ni won ko leko o tun ma n gba awon iwe miran lati ibo miran o fe ki a di oni igbekun lo si oko eru sora ewo wa nibe o ye ki a wo Jeremiah ori kokandinlogbon Jeremiah ori kokandinlogbon ese ikejo nitori bayi le oluwa awon omogun ni oluwa awon omogun wi nitori bayi le oluwa awon omogun olorun israeli wi pe e ma se je ki awon woli yin ti o wa laarin yin ati awon alaposhe yin ton yi je ki e ma se peti si ala yin ti eyin la nitori ese ikesan won so aso tele ike fun yin le oruko mi emi ko ran won li olowa wi awon jeun jeun woli won po kaakiri won fe gba owo ti oni won fe gba aso ti o wa ninu apoti re won fe gba iwon ba die ti olorun ti fi bukun o nitori be nitori jeun jeun won wa won ni olorun ni o ran won si o won ma lu ago tabi won ma so we pe awon gba awe ni awon o ti eronu ti e sugbon bi won ti n gba awe ti won duro ni waju olowa ni olorun ran awon si o we pe boya ojo fe ro ni o boya ina njo ni boya ikankan lo fe sele ni won wa kilo fun o bi won ba si tin kilo tan ni won ma so pe sugbon o to ba le se etutu to ba le mu owo die wa to ba le se bayi ta ba se eto fun o ko si eto miran.

jẹun wọn ń wọ́wọ́ káàkiri ni wọ́n fi tọ̀ yín wá nínú Róòmù orí kẹrìndínlógún láti ẹsẹ̀ ìkẹtàdínlógún. Ara èmi sì bẹ̀ yín, ẹ máa ṣọ́ àwọn tí ń ṣe ìyapa àti àwọn tí ń mú ohun ìkọ̀sẹ̀ wá lòdì sí ẹ̀kọ́ tí ẹ̀yìn kọ́, ẹ sì kúrò ní ìsọ̀ wọn. O mọ̀ tí ó jẹ́ wípé kí a kúrò ní ìsọ̀ ènìyàn. Bí a bá wà lọ́jà, tí a rí wípé ẹnìkan wà nínú ìsọ̀ pẹ̀lú wa, wípé bí a ṣe ń tajà papọ̀, bí a ti ń sọ̀rọ̀ tí a fẹ́ tajà, ni ẹni yìí ni ó ń lé àwọn oníbàárà wa sá. Bí a bá jẹ́ ẹni tí ó gbọ́n, a ó ṣe ìsọ̀ tiwa lọ́tọ̀. Èyí ni Pọ́ọ̀lù Apọ́stẹ́lì sọ fún wa wípé ó mọ̀ wípé ó ń gbìyànjú láti dé ìjọba ọ̀run. Ó sì ń rí ẹni tó fẹ́ kọ ní ẹ̀kọ́ èké, tí ó fẹ́ gba ire rẹ, tí ó fẹ́ gbà á sọnù, tí ó fẹ́ gba àlàáfíà tí Ọlọ́run ti fún ọ, tí ó fẹ́ gbà á sọnù. Ìgbàlà ayébáyé, ìgbàlà kúrò nínú ẹ̀ṣẹ̀, èyí tí onígbà tí a wẹ̀ ọ́nù kúrò nínú ẹ̀jẹ̀ Jésù, ẹni yìí ó fẹ́ gba ìgbàlà sọnù lọ́wọ́ rẹ. Ẹ sì jọ wà nínú ìsọ̀kan náà. Ẹ jẹ́ ẹni tí máa sọ̀rọ̀ gẹ́gẹ́ bí ọ̀rẹ́ tí máa fi kùlùkùn tẹ́lẹ̀tẹ́lẹ̀. Ó ní ṣọ́ra kí ẹ kúrò ní ìsọ̀ wọn. Jẹ́ kí a kà á lẹ́ẹ̀kan sí, mú gbàdúrà wípé kí Ọlọ́run ẹ̀mí kí ó kọ àwọn nǹkan wọ̀nyí sí tábìlì ókan àyà wa, kí a lè sá fún ẹ̀kọ́ èké, kí a lè sá fún àwọn wòlíì èké, kí ẹnikẹ́ni kí ó má ṣe gba ire ayérayé lọ́wọ́ wa. Ó ní ara, èmi sì bẹ̀ yín, ẹ máa ṣọ́ àwọn tí ń ṣe ìyapa àti àwọn tí ń mú ohun ìkọ̀sẹ̀ wá lòdì sí ẹ̀kọ́ tí ẹ̀yin ti kọ́. Ó yẹ kí a béèrè lọ́wọ́ wa, ẹ̀kọ́ wo ni a ti kọ́? A ti kọ́ ẹ̀kọ́ ìgbàlà nínú Jésù Kristì nìkan ṣoṣo. Wò ó, ọ̀dọ́ àgùntàn Ọlọ́run, ẹni tí ó kó ẹ̀ṣẹ̀ ayé lọ. Bí ẹnikẹ́ni bá wá nígbà náà tí ó sọ fún wa wípé orúkọ Jésù, ẹ̀jẹ̀ Jésù, ìrúbọ Jésù, tàbí ikú Jésù Kristì lórí igi àgbélébùú kò tó fún ìgbàlà wa, ó ní kí a máa sá fún wọn. Ẹ̀kọ́ wo la tún ti kọ́? Àti kọ́ wípé bí a bá wà nínú Kristì, a di ẹ̀dá tuntun. Wípé ohun àtijọ́, èpè tí a máa ń ṣẹ́ kí a tó di onígbàgbọ́, ìbúra tí a máa ń bú kí a tó di onígbàgbọ́, ìkùnsínú àti odì tí a máa ń yàn kí a tó di onígbàgbọ́, àti olè tí a máa ń jà kí a tó di onígbàgbọ́, ìfẹ́ ọkùnrin bá ara ẹni jẹ́ tí a máa ń ṣe kí a tó di onígbàgbọ́. Ó ní bí ẹnikẹ́ni bá wà nínú Kristì, ó di ẹ̀dá tuntun. Àwọn ohun àtijọ́, ìwà ìrìn àtijọ́ wọ̀nyí, wọ́n ti kọjá lọ, kíyèsí wọ́n di tuntun. Ó ní ká ṣọ́ra o. Bí ẹnikẹ́ni bá mú ohun ìkọ̀sẹ̀ wá lòdì sí ẹ̀kọ́ tí ẹ̀yin ti kọ́, a kò ha ti kọ́ wa nípa ti ìsọdi mímọ́? A kò ha ti kọ́ wa nípa agbára ẹ̀mí mímọ́ fún àwọn tí a sọdi mímọ́? Tàbí kí ni kí a tún máa sọ nípa ẹ̀kọ́ wípé kò dára kí onígbàgbọ́ kí ó jẹ́ ẹni tí kóbìnrin jọ, tàbí kí obìnrin kí ó jẹ́ ọkùnrin kan kò kúnnú kọ́bọ̀dù kí a máa ṣí láti ilé dé ilé? A kò ha ti kọ́ wa wípé ọkùnrin kan aya kan? A sì ti kọ́ nípa ẹ̀kọ́ àtúnṣe. Ò ní kí a ṣọ́ra, kí a má jẹ́ ẹni tí ń káàkiri, kí a má jẹ́ ẹni tí a ń fi afẹ́fẹ́ ẹ̀kọ́ kẹ́kọ̀ọ́ gbá kiri. Ó ní kí a kúrò ní ìsọ̀ àwọn ènìyàn bẹ́ẹ̀. Mo gbàdúrà wípé gẹ́gẹ́ bí Ọlọ́run ti ń kìlọ̀ fún wa wípé a ó jẹ́ ẹni tí ń gbọ́ràn. Bí a sì ti ń gbọ́ràn, ìbùkún tí ó wà nínú ìgbọ́ràn yóò jẹ́ tiwa ní orúkọ Jésù. Ẹ jẹ́ kí a wo Hebrew orí kẹtàlá ẹsẹ̀ ìkẹsàn-án. Hebrew orí kẹtàlá ẹsẹ̀ ìkẹsàn-án. Ẹ má ṣe jẹ́ kí a fi onírúurú àti ẹ̀kọ́ àjèjì gbá yín kiri, nítorí ó dára kí a mú yín lé ọkàn lé nípa oore ọ̀fẹ́, kìí ṣe nípa oúnjẹ. Nínú èyí tí àwọn tí ó ti ń rìn nínú wọn kò lí èrè. Ọ̀rọ̀ díẹ̀ tó fún ẹni tí ó fẹ́ gbọ́ràn. Àwọn bíbélì, ẹsẹ̀ bíbélì tí a kà wọ̀nyí.

Èyí tó ń bọ̀ lẹ́yìn ọlá kò là sí wa lójú, kò sì yé wa. Ó ní ìtọ́ni Ọlọ́run ṣe ṣe pàtàkì ní gbogbo ìgbésẹ̀ tí a bá ń fẹ́ gbé ní ìgbésí ayé wa. Ó wo ìtọ́ni Ọlọ́run ní Exodu. Mo ń ka ẹsẹ̀ tí ó gbẹ̀yìn nínú orí kejìlá. Exodu, orí ìkọkànléníàádọ́ta. Exodu, orí kejìlá, mutografara, ẹsẹ̀ ìkọkànléníàádọ́ta. Ó sì ṣe ilé ọjọ́ náà gan. Olúwa mú àwọn ọmọ Ísírẹ́lì jáde kúrò ní ilẹ̀ Íjíptì gẹ́gẹ́ bí ogun wọn. Mo fẹ́ kí o fiyè sí wípé kìí ṣe Mósè lè ó mú àwọn ọmọ Ísírẹ́lì jáde. Kìí sì ṣe Áróni, kìí sì ṣe nínú agbára ti àwọn tìkára wọn ni wọ́n fi jáde. Ọlọ́run fúnra rẹ̀, Olúwa ọ̀run òun ayé, ẹlẹ́dàá wa, ẹni tí ó mọ òpin láti ìbẹ̀rẹ̀, ẹni tí ó mọ ìgbésí ayé wa, ẹni tí ó sì ń fẹ́ ṣàánú fún wa nínú ìfẹ́ rẹ̀, pẹ̀lú ọwọ́ agbára rẹ̀ ni ó kọ sí àwọn ọmọ Ísírẹ́lì. Ó rí wípé bí wọ́n tilẹ̀ ti jẹ́ ìran Ábráhámù, ṣùgbọ́n gẹ́gẹ́ bí ẹni tó ń ka Bíbélì, ó ti mọ̀ wípé Jósẹ́fù ni ẹni tí a tà sí Íjíptì. Bí ọjọ́ ti ń gorí ọjọ́ tí ọdún sì ń gorí ọdún, ni èèyàn bẹ̀rẹ̀ sí ní mú ní Íjíptì. Èèyàn yìí sì mú dé Kénánì, níbi tí Jákọ́bù àti àwọn ọmọ rẹ̀ tí wọ́n wà. Bí a sì ń gbọ́ ìròyìn wípé ọ̀pọ̀ oúnjẹ wà ní Íjíptì, bẹ́ẹ̀ni Jákọ́bù rán àwọn ọmọ wọ̀nyí ni wọ́n lọ. Ìtàn náà gùn púpọ̀, ṣùgbọ́n ní ìparí gbogbo rẹ̀ ni àwọn mẹ́wàá tí a rán lọ ni wọ́n rí wípé wọ́n ní ìṣòro púpọ̀, nítorí Jósẹ́fù ó ń bi wọ́n léèrè ọ̀rọ̀. Ó rò wí, ó ń sọ fún wọn wípé ṣé kìí ṣe pé ẹ wá ṣe àmì ní ilẹ̀ Íjíptì, ẹ ń fẹ́ rí ìhòhò ilẹ̀ náà? Wọ́n ní da ò rárá, kìí ṣe bẹ́ẹ̀. Ṣùgbọ́n ó fi yé wọn wípé bí wọ́n bá fẹ́ oúnjẹ, wọ́n láti mú Bẹ́ńjámínì, tí ó jẹ́ àbúrò wọn ìkẹyìn, tí ó sì jẹ́ ọmọ ìyá Jósẹ́fù, wọ́n láti mú wá. Nígbà tí ọ̀rọ̀ yìí dójú ẹ̀, gbà tí ó yá ni Jósẹ́fù fi ara rẹ̀ hàn fún àwọn ènìyàn wọ̀nyí, èyí ni ó gbé Jákọ́bù àti àwọn ọmọ rẹ̀ àti àwọn tí àwọn ènìyàn wọ̀nyí ti bí pẹ̀lú ni ó mú wá sí Íjíptì. Gbà tó yá, Jákọ́bù kú. Àwọn baba ńlá méjì láwọn yìí pẹ̀lú Jósẹ́fù, àwọn náà kú pẹ̀lú. Àwọn ọmọ Jákọ́bù, nígbà tí a ti yí orúkọ Jákọ́bù padà sí Ísírẹ́lì, àwọn wọ̀nyí tẹ̀dó ní ìpínlẹ̀ Góṣénì ní ti ilẹ̀ orílẹ̀-èdè Íjíptì. Ṣùgbọ́n nígbà tí ó yá, ìyá ń jẹ wọ́n, ojú ń pọ́n wọn, wọ́n di ẹrú. Ní inú ìsìnrú yìí ni wọ́n wà, ni wọ́n fi ké pe Olúwa. Ni Ọlọ́run rán Mósè sí wọn, ó sì ń sọ wípé òun fẹ́ yọ wọ́n jáde. Ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu ni Ọlọ́run ní láti ṣe kí ó tó yọ wọ́n jáde. Nígbà tí wọ́n jáde tán ni a wá ń sọ fún wa nísinsìnyí wípé ó sì ṣe lé ọjọ́ náà gan-an. Olúwa mú àwọn ọmọ Ísírẹ́lì jáde kúrò ní ilẹ̀ Íjíptì. Ilẹ̀ Íjíptì ni a fi ṣe àpẹẹrẹ fún wa wípé ó jẹ́ ilẹ̀ ẹrú, ìsìnrú. Ó sì jẹ́ àpẹẹrẹ ilẹ̀ tó wà tí àwọn ènìyàn wọ̀nyí tí wọn ò lè ṣe bí wọ́n ti ń fẹ́. Ó jẹ́ àpẹẹrẹ ayé. Gbogbo ani a ti wà nínú ayé tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí a jẹ́ ẹrú ẹ̀ṣẹ̀, ẹrú èṣù, tí a sì ń sin Olúwa òǹrorò òní tí a ń pè ní Sàtánì. Ṣùgbọ́n nígbà tí ó wo Olúwa, ẹni tí ó fẹ́ wa, ẹni tí ó mọ̀ wá, ẹni tí ó

0: mọ̀ wípé òun ò fẹ́ kí a ṣègbè nítorí ọkàn wa ṣe yebíye ní ojú rẹ̀. Ó yọ wá jáde kúrò nínú ẹ̀ṣẹ̀ tí a wà nítorí wípé a ti fi Jésù Kristì rúbọ fún wa. Èyí ni a sì fi hàn wípé èyí yìí ni ọ̀dọ́ àgùntàn Ọlọ́run, ẹni tí ó kó ẹ̀ṣẹ̀ aráyé lọ. Èyí ni ó túmọ̀ sí ìgbàlà bí a bá mọ ẹ̀ṣẹ̀ wa, tí a ké pe Olúwa, tí a sì jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ wọ̀nyí fún Ọlọ́run tí ó dáríjì wá, a di ẹni ìgbàlà. Lẹ́sẹ̀kẹsẹ̀ tí a ti di ẹni ìgbàlà ni ayé wa, ìfẹ́ wa, ọkàn wa, ara wa, iṣẹ́ wa, ètò ìṣiṣẹ́ wa níṣiṣẹ́ tẹ̀lé ni a kó gbogbo rẹ̀ pátápátá ni a kò lé Ọlọ́run lọ́wọ́. Àwọn tí kò ní òye ìgbàlà àti òye ọ̀nà ìgbàgbọ́, wọ́n a máa rò wípé mo ti di onígbàgbọ́, èyí jẹ́ wípé mo ń lọ sí ìjọba ọ̀run. Ṣùgbọ́n nípa ìpinnu, ìṣiṣẹ́ àti ètò ìgbésí ayé mi, ìyẹn wà lọ́wọ́ tèmi. Nǹkan tí n bá fẹ́ màá ṣe, ohun tó bá wù mí màá dáwọ́ lé e. Ṣùgbọ́n gẹ́gẹ́ bí ẹni tí ó ń fẹ́ mọ kí ni inú Ọlọ́run, kí ni ìfẹ́ Ọlọ́run, bí a bá ti ní ìgbàlà ni a jẹ́ kí Ọlọ́run kí ó di adarí ọkọ̀ tí a wọ̀. Òun ló máa ń fi ètò sí ìgbésí ayé wa, òun ló máa ń tọ́ wa, kì í ṣe tiwa mọ́, láti máa darí ìgbésí ayé wa. Àwọn olùkọ́ wa ń kọ́ wa nípa ètò ìgbéyàwó fún onígbàgbọ́. Nínú ayé, a kì í pe ẹnikẹ́ni jókòó wípé báyìí ni a ṣe ń gbéyàwó. Kò sí ìtọ́ni, ó ní ìṣìnà púpọ̀ ṣe wà ní ìgbéyàwó àwọn ọ̀pọ̀lọpọ̀, tó sì ń jẹ́ wípé ṣe àwa náà ti mọ̀ ní ilẹ̀ Yorùbá, wọ́n sọ wípé ìyàwó tí a fi ijó fẹ́, ìran ni ó wò lọ. Àwọn ìyàwó wọ̀nyí tí a ń fẹ́, tí a ò sì mọ̀nà bí a ti ń fẹ́ ìyàwó, ilé ijó la ti ń bá wọn pàdé, tàbí ìdí tẹ́tẹ́ ni a ti ń bá wọn pàdé, ó sì ṣeéṣe nínú ọjà kí a bá wọn pàdé. Àwọn tá a bá pàdé bẹ́ẹ̀, wọn kì í lè dúró nílé, nítorí wípé àwọn pàápàá a ò fi pánìtàn fún wọn. Bàbá àti wọn ó fẹ́ púpọ̀ ni, ìyá àti wọn náà ó ṣeéṣe kó jẹ́ ìkarùn tàbí ìkẹfà nínú ilé. Bí àwọn náà sì ti ń dàgbà ni wọ́n ń wo àrọ́wọ́tó wọn gẹ́gẹ́ bí ọkàn òmùgọ̀ wọn bó bá ṣe darí wọn, bẹ́ẹ̀ ni wọ́n ń tẹ̀lé. Ṣùgbọ́n àwa ni Ọlọ́run ṣe ní olóríire. Bí o bá wà níbí ní àṣálẹ̀ yìí tí o ń gbọ́ àwọn ẹ̀kọ́ wọ̀nyí, a ò pa ní ìtàn fún wa wípé àwọn bàbá wa kí wọn kí ó tó gbéyàwó, wípé ẹnìkan pè wọ́n jókòó, ó bẹ̀rẹ̀ sí ní sọ fún wọn gẹ́gẹ́ bí a ṣe ń gbéṣẹ̀, kò rí bẹ́ẹ̀. Tàbí kí a sọ fún wa wípé ìgbà tí a ń ka ìwé ìròyìn tí àwọn orílẹ̀-èdè tí wọ́n máa ń tẹ̀ jáde, wípé mo máa ṣe alárìbápàdé ètò ìgbéyàwó. Wọ́n sì ń sọ fún wa nínú ìwé ìròyìn wípé bá a ṣe ń gbéyàwó nìyí, ṣé ẹ máa ń rí kà nínú ìwé ìròyìn? Tàbí ní ìtàn àlọ́ tí a máa ń pa ní àṣálẹ́, ẹtí a bá jókòó sí ìdí ẹmu àti ìdí ọtí, tàbí tí a ń ta ayò, bó sì jẹ́ lúdò ni a tan nọ́mọ́rí tí a ń ta, a ò pa ní ìtàn fún wa wípé níbi tí a ti ń ta ayò tàbí lúdò tàbí níbi tí a ti ń mu ọtí ni wọ́n wá ń ṣi wa létí, tí wọ́n sọ fún wa wípé bí a ṣe ń gbé ìṣiṣẹ́ nìyí, rárá o, kì í rí bẹ́ẹ̀. Ṣùgbọ́n àwa ni Ọlọ́run dìídì jókòó ni ó kọ Bíbélì fún. Àwa ń ṣe fún wa láti ojú ewé kan dé ojú ewé mìíràn wípé kí a má ba ṣe ẹsẹ̀ gbé, kí ayé wa kí ó má ba dàrú, kí ó má ba dàbí ẹni wípé a ò lè kẹsẹ̀ járí ní ọ̀nà ti ìgbàgbọ́. Ọlọ́run wa ń sọ fún wa wípé ìtọ́ni wà. Mo sì kú ọkú oríire kó wá láṣáálẹ̀ yìí, àbí inú ọ̀dùnba tó ń gbọ́ ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run. Àwọn tí Ọlọ́run darí ni a fẹ́ kà nípa wọn yìí. Mo sì ń bẹ Ọlọ́run wípé bí ó ṣe ń jẹ́ kí a gbọ́, kí ó fún wa ní etí ìgbọ́ àti àyà ìgbàṣe. kí a lè ṣe ìfẹ́ ọlọ́run títí ó fi rí Jésù lójúkojú nígbà tí a bá dé ọ̀run. Àwọn wọ̀nyí lẹ́yìn tí ọlọ́run gba ọkàn wọn là, tí ó yọ wọn kúrò nínú oko ẹrú àti tí ó yọ wọn kúrò nínú ipò ẹ̀ṣẹ̀ tí wọ́n wà, ni a sọ fún wa ní orí ìkẹtàlá Exodu. Ẹsẹ̀ ìkẹta Mose sì wí fún àwọn ènìyàn náà pé ẹ̀ran ti ọjọ́ òní. Nínú èyí tí ẹ̀yin jáde kúrò ní Íjíbítì, kúrò lé oko ẹrú, nítorí ọwọ́ agbára lé Olúwa fi mú yín jáde kúrò níhìn-ín, a kì yóò jẹ àkàrà wíwú. Ó ń sọ fún wa, ó ní ìwọ tí a ti gba ọkàn rẹ̀ là, ìwọ tí o ti jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ rẹ tí o ti kọ̀ ọ́ sílẹ̀, ìwọ tí a ti fi ẹ̀jẹ̀ Jésù wẹ̀, tí o ti di ènìyàn ọ̀tún, ẹ̀dá titun. Ó ní ẹ̀ran tí ọjọ́ òní, ọjọ́ tí a gbà ọ́ là, ọjọ́ tí a fi ìmọ́lẹ̀ hàn fún ọ, ọjọ́ tí ọ̀rọ̀ Ọlọ́run tí ó là ọ́ lóye, tí ó jẹ́ kí o mọ̀ wípé ọ̀nà àbáyọ kúrò nínú ẹ̀ṣẹ̀, wípé ó wà. Ó ní ẹ̀ran tí ọjọ́ òní. Nínú èyí tí ẹ̀yin jáde kúrò nínú ẹ̀ṣẹ̀, kúrò nínú ayé, kúrò nínú ìfẹ́ ti ara ẹni, kúrò nínú ìwà oríkunkun ti àtijọ́, ó ní àní láti rántí. Èyí ló yẹ kí o rántí nígbà tí o bá fẹ́ gbé ìgbésẹ̀, bóyá o fẹ́ gbé ìyàwó ni. Ó ṣeéṣe kí èṣù kí ó lúgọ sí ẹ̀yìn ìpàkọ́ rẹ, kí o máa sọ fún ọ wípé, kí o máa tì ọgbọ̀n ọgbọ̀n wípé kí o ṣe èyí tàbí kí o ṣe èyí nì. Mo fẹ́ kí o rántí ọjọ́ tí a gba ọkàn rẹ là. Ó ní ọjọ́ ńlá ni ọjọ́ náà tí Jésù tí ó gbà mí, ọjọ́ tí a fi ẹ̀jẹ̀ Jésù wẹ ọkàn rẹ mọ́, ọjọ́ ńlá ni ọjọ́ náà. Kò sì yẹ kí o gbàgbé. Ó ṣeéṣe níbi tí o ti ń wá owó, níbi tí o ti ń fẹ́ ṣòwò, kí àwọn ènìyàn kí wọn kí o fẹ́ kí o ṣe fàyàwọ́, rántí ọjọ́ tí a gba ọkàn rẹ là. Wípé o tún ní sáré bí ayé ṣe ń sáré, o ní jẹ bí ayé ṣe ń jẹ, o ní wọṣọ gẹ́gẹ́ bí ayé ṣe ń wọṣọ, o sì ní gbéyàwó tìrẹ gẹ́gẹ́ bí ayé ṣe ń gbéyàwó. Bí o bá fẹ́ jẹ aṣẹ́gun, o ní láti máa rántí ọjọ́ tí a gba ọkàn rẹ là, ọjọ́ tí a sọ wípé a mú ẹ̀ṣẹ̀ rẹ kúrò. Ṣùgbọ́n tí mo fẹ́ kí o yí ọ ni wípé gẹ́rẹ́ tí a gba ọkàn àwọn ènìyàn wọ̀nyí là, ni kìí ṣe wípé ọkàn wọn nìkan ni Ọlọ́run gbà. Ó gba ètò ìgbésí ayé wọn, ó gba ẹ̀mí wọn, ó gba ọkàn wọn. Ó wá bẹ̀rẹ̀ sí ní darí wọn, ó bẹ̀rẹ̀ sí ní ṣe àkóso wọn ní Exodu orí ìkẹtàlá láti ẹsẹ̀ ogún títí dé ẹsẹ̀ ìkejìléní ogún. Wọ́n sì mú ọ̀nà àjò wọn pọ̀n láti Sukkoti lọ. Wọ́n sì dó sí Etamu létí ijù. Olúwa sì ń lọ níwájú wọn. Olúwa sì ń lọ níwájú wọn. Ìwọ tó ṣáájú Ọlọ́run, níbo ló ń sáré lọ? Bó o bá sáré ṣáájú Ọlọ́run, wàá pòfo. Ìgbà tó o bá sáré, ibi tọ́lọ́run ò bá ẹ dé, wàá kan ìdí nínú iyọ̀. Ilẹ̀ iyọ̀ níbi tí ẹnikẹ́ni kì í gbé ilẹ̀ aṣálẹ̀, wàá débẹ̀. Ó sì mọ̀ pé ní aginjù, o mọ ibi tí omi wà, wàá kan àpáta. Báwo ló ṣe fẹ́ mu omi jáde nínú àpáta? Ìwọ tó fẹ́ gbéyàwó, tó tí gbé kan rí, tó sì béèrè lọ́wọ́ Ọlọ́run, ẹni tó lágbára tó bẹ́ẹ̀, tó sì ní òye àti ìmọ̀ tó bẹ́ẹ̀, tó gbéyàwó fún Ádámù, ẹni tó sì ṣe amọ̀nà irú ènìyàn bí Enoki, ẹni tó ṣe amọ̀nà ènìyàn bí Noa, àwọn ènìyàn tó ti ṣáájú wa nínú ìgbàgbọ́, ẹni tí ó yẹ kí a gbẹ́kẹ̀lé, níbo ló ń sáré lọ? Àwọn wọ̀nyí, ìgbà tí wọ́n jáde kúrò ní Íjíbítì, ó yẹ kí wọ́n kánjú, ó yẹ kí wọn kí ó bẹ̀rẹ̀ sí ní sáré, ṣùgbọ́n wọ́n dúró de Olúwa. Wọ́n sì sọ fún wa wípé Olúwa sì ń lọ níwájú wọn. Nínú ọ̀wọ̀n àwọ̀ sánmọ̀ lé ọ̀sán láti máa ṣe amọ̀nà wọn. Amọ̀nà ni ẹni tí ó mọ ọ̀nà, tí ó sì ń lọ síwájú, tí ó ń sọ fún wa wípé ibi ni kí o gbé ẹsẹ̀ rẹ sí, kí o lọ sí ìhà ìhín tàbí kí o lọ sí ọ̀run. Láti àti ilé òru ni ọ̀wọ̀n iná láti máa fi ìmọ́lẹ̀ fún wọn, láti máa rìn lé ọ̀sán àti lé òru. Ọ̀wọ̀n àwọsánmọ̀ náà kò kúrò lé ọ̀sán tàbí ọ̀wọ̀n iná lé òru níwájú àwọn ènìyàn náà. Ẹ dúró, ṣe bí Mose ti wà lé aginjù ṣáájú àkókò yìí fún 40 ọdún, tó sì máa ń kó àwọn ẹran Jethro tó máa ń kó wọn rìn láti jẹun, láti momi. Irú olùdarí bẹ́ẹ̀, alákòóso bẹ́ẹ̀, tí ó ti wà ní aginjù yìí kan náà fún 40 ọdún, Ọlọ́run ò ṣe fi wọ́n sílẹ̀ kó sọ wípé ṣe bí Mose ti mọ̀nà. Àwa tí a wá wòlíì káàkiri, wòlíì ò tí ì fètò sí ìgbésí ayé tiẹ̀. Ìyàwó tiẹ̀ sá lọ, kò mọ bó ṣe máa pè é padà. Àwọn ọmọ tiẹ̀, wọ́n ya igi, wọ́n ya kò gbọ́kan alágídí sínú ilé tiẹ̀. Ohun ò tí ì fètò sí ilé tiẹ̀, ìwọ náà tún lọ kó tiẹ̀ bá. Ó fẹ́ ṣìnà nìyẹn. Mose tó ti lo 40 ọdún nínú aginjù, Ọlọ́run ò fi ètò àti mọ ọ̀nà ọmọ Ísíráẹlì lé e lọ́wọ́. Ọlọ́run fúnra ara rẹ̀, ó tún ṣáájú wọn. Jẹ́ kí n bí ọ nínú ìgbéyàwó tirẹ, ṣé Ọlọ́run ṣáájú ẹ? Ṣó ń sọ ọ̀nà, ṣó ń sọ fún ọ? Nínú ìṣòwò rẹ, nínú ọjà rẹ, níbi tí o máa ń lọ, ṣé Ọlọ́run ṣáájú rẹ lọ? Àwọn tó ń lọ sílé ọtí, tí wọ́n gbé bíbélì sílẹ̀, tí wọ́n sì ń ka bíbélì, wọ́n lè ka sáàmù ju kíni lọ, ó yẹ kí á bí wọn. Ṣé Ọlọ́run ló ṣe amọ̀nà wọn lọ sílé ọtí? Àwọn tí wọ́n lọ sí ilé sinimá, tí wọ́n lọ ń wo àwòrán ara ògiri, àwòrán tí ó máa ń mú ènìyàn láti ronú ìfẹ́kúfẹ̀ẹ́, ṣé Ọlọ́run ló lọ ṣáájú wọn, ló tẹ́lẹ̀ dè wọ́n síbẹ̀ wípé ẹ máa bọ̀ ẹ̀yin ọmọ mi, ẹ wá wo nǹkan àràmàǹdà láti India? Ṣé Ọlọ́run ló ń tọ́ wọn, àbí ẹ̀mí òkùnkùn, àbí ẹ̀mí èṣù? Àwọn tí wọ́n lọ sí ilé tẹ́tẹ́ńkọ́, ṣé Ọlọ́run ló ṣíwájú wọn lọ, tó sì ń rorúkọ sílẹ̀, tó ń lànà sílẹ̀ fún wọn wípé ó yá nílé tẹ́tẹ́, ilé ọtí ńkọ́, ilé ijó ńkọ́, àbí àwọn tí wọ́n ń fi ẹsẹ̀ ṣeré ti bọ́ọ̀lù, tó di pé ìgbà tí eré bá dójú ẹ̀, wọn a bẹ̀rẹ̀ sí ní ju ìgò fúnra wọn, ṣé Ọlọ́run ló ṣe amọ̀nà tiẹ̀ lọ síbẹ̀, tó sọ pé ó yá o? Kò rí ìwàásù gbélé ẹ lọ́wọ́, ìran wíwò ló gbélé ọ lọ́wọ́. Ṣùgbọ́n bó ṣe ti àmọ́ Ísíráẹlì ni, wọ́n sọ fún wa wípé Olúwa sì ń lọ ṣáájú wọn. Ẹ wo Númérì orí ìkẹwàá. Númérì orí ìkẹwàá. Ẹ jẹ́ kí a wo àṣìṣe tí ọmọ Ísíráẹlì wọ̀nyí tí wọ́n ṣe nípa ìtọ́ni Ọlọ́run. Númérì orí ìkẹwàá, kí a wò láti ẹsẹ̀ 29. Mose sì wé fún Hobabu ọmọ Ragueli ara Midiani àna Mose pé, àwa ń ṣílọ sí ibi tí Olúwa ti wí pé èmi ò fi fún yín, wá bá wa lọ, àwa ó ṣe ọ́ lé oore, nítorí pé Olúwa sọ̀rọ̀ rere nípa Ísíráẹlì. Rántí wípé Olúwa ni ó ti ń darí àwọn ọmọ Ísíráẹlì, olóhùn ṣamọ̀nà wọn. Ọ̀wọ́n iná ní òru àti ìkúùkù ti àwọsánmọ̀ gẹ́gẹ́ bí ọ̀wọ́n pílà ni à ń pè ní ọ̀wọ́n ní ọ̀sán gangan, ó sì ń lọ níwájú wọn. Áńgẹ́lì Olúwa pàápàá ń lọ níwájú wọn. Ṣùgbọ́n ó tó àkókò kan, ìtọ́ni Ọlọ́run dàbí ẹni wípé ó fẹ́ sú àwọn ènìyàn wọ̀nyí ká máa dúró de Ọlọ́run. Ó fẹ́ sú wọn ká sọ wípé a ò mọ̀nà, kí ká ṣe máa sọ pé kọ́lọ́run ṣamọ̀nà wà. Ó fẹ́ sú wọn ni Mose ba so fun Obabo omo Ragueli ana re wi pe wa ba wa lo a san wo fun e e to ngba lofe nbi owo nla ni won san ni tapun ewosan lofe t'Olorun wo wa san baba beri ninu awon to wa ninu aye owo pupo ni won san iwo to je wi pe lati igba ti o ti di onigbagbo atun bi ti Olorun ti gba okan re la bi ori ba nfo Jesu ori nfo mi o asimu kuro binu run oni Jesu ewo ni mo tun ri ba mu kuro a mu kuro bo da bi eni wi pe o wa nipo iloyun ni bo ba sa ti bo ti jeun to be si ni je ewo ton ka fun e tele tele se o mo pe awon elese bi efo wa loko won Isu a so pe won gbodo fenu kan efo bo je agbalumo ni bo je osan ni Isu a so wi pe o gbodo je bo ba je ara ya funfun bi la jade ko gbodo je bo je ewa lo jade loko e ko gbodo je bo je osan ni a kan ma wodan bo je ebepe ko gbodo je o si le wa ni pe iloyun gbogbo awon nkan to je wi pe ara nilo ni ru ipo be boya bi eyin ni won ti ma ka ewo fun wi pe orisha eni o gbodo je yin o orisha o fe rere fun e o fe ko ku sinu oyun yen ni o ti e sese kan won le so de bi wi pe kan tun ma ka ewo mi mimu fun e o pari foluwa e sugbon bata ti di onigbagbo gbogbo ewo tele tele osan ni ibepe ni gbogbo nkan patapata la wa nje tara ndan sugbon ko sipo tun sanwo mo be na ni pe o nfe imoran lati odo olorun o nfe itosona ko ni pe o sanwo nkan to je pe ninu aye awon ti won pe ni counselor awon ti won gba ni imoran owo pupo ni won san fun won eyi ni isina ti Mose ati omo Israel ti won tun fe wonu re lo won so fun o babo pe a se olore a san fun o bo ba le ba wa lo ninu ese ogbon o si wi fun pe emi ki yo lo sugbon emi o pada lo si ile mi ati sodo ara mi o si wi pe ma se fi wa sile emi be o iwo sa mo pe ni ijule awa do si iwo si ma se oju fun wa esina pupo ni eyi won ti ri owo olorun agbara olorun itoni olorun saaju akoko yi sugbon won fe gbekele ara ti won won fe gbekele eni ti won foju re eni ti won mo tani won fe gbekele ta lo fe ko yan yawo fun o e to tin duro di olorun to olorun tin to nko o ranti igba to fe sise ni se bi olorun lo dari re o ranti ko to wa se ko se bo olorun lo dari re o ranti ile to ngbe ni se bi olorun lo dari re gba ti se to ti se won pupo ti o seni to ri se se bi olorun lo dari re sibi ti o ti ri se gba to da be ni pe eyin kan won ni ta se bi olorun lo tin dari re o wa fi olorun isile o wa da be ni pe e ko ni to omo o wa lo ba awon eniyan wi pe e jowo eyi ni asise ti Mose ati awon agba Israel ti won se ni akoko yi sugbon o ba bu so pe rara o mo fe lo ba awon ara mi won ni ma se be to ba ba wa lo wa je oju fun wa Mose fe fi ipo re gege bi adari gege bi oju awon eniyan o fe fi sile o fe fi fun o babu sugbon adupe lowo Olorun wi pe o ri ija ti e lodo eniyan bo ba ri ija ti le lodo awon eniyan anu Olorun ni fun o Olorun fe ki o le tejumo o ni o se je ki ru eje kule be ki o wa aye ni ese kejile logbon ni ese iketale logbon won si si kuro ni oke Oluwa ni irin ojo meta apoti majemo Oluwa si siwaju won ni irin ajo ojo meta lati wa ibi isimi fun won Olorun lo wa ibi isimi se won mo pe igba to ba fe gbe yawo o nso pe mo ti e fe isimi bi n ba gbe yawo nsin ile eni ti n ba wa ma le mo wi pe mo debi ti mo n lo Olorun lo ma wa ibi isimi ori ti won so wi pe apoti majemo Oluwa si siwaju won ni irin ojo meta lati wa lati se awari ibi isimi fun won Olorun lo ma n se awari ibi isimi fun wa ilé tí a ó gbé, ọkọ̀ tí a ó fẹ́, ìyàwó tí a ó fẹ́, Ọlọ́run ló máa ń wá tó sì máa ń rí, tó sì máa ń jẹ́ kí ó ní mọ̀ fún wa wípé òun ti rí. Ní ẹsẹ̀ 24, àwọ̀ sánmọ̀ Olúwa ń bẹ lórí wọn lé ọ̀sán. Nígbà tí wọ́n bá sì ṣí kúrò ní ibùdó. Ó ń sọ fún wa ní Exodu orí 14. Ìgbà mìíràn a máa ń ṣe àṣìṣe púpọ̀. Àwọn onígbàgbọ́ kì í mọ kí ní ṣe tí a máa ní ìṣòro. Máa ń sọ wípé tó bá jẹ ṣe wípé Ọlọ́run ló ń darí mi. Èwo ni mo tún wá bá pàdé yìí? Jẹ́ kí a kọ́ ẹ̀kọ́, kí a sì kọ́ ọgbọ́n. Lára àwọn ọmọ Ísíráẹlì, mo fẹ́ sọ fún ọ wípé bí ìṣòro bá wà lé ọ̀nà rẹ, ohun tó yẹ kó wádìí ni wípé wádìí ara rẹ. Béèrè lọ́wọ́ Ọlọ́run wípé èyí tó dé bá mi yìí, kí ni èrèdí rẹ̀? Ohunkóhun ló lè ṣẹlẹ̀. Bóyá ní ìgbéyàwó rẹ, béèrè lọ́wọ́ Ọlọ́run, Olúwa, kí ni dé tẹ́lẹ̀ dé bá mi? A láyé ọ. Bó bá jẹ́ wípé ìṣòro yìí dé, kí a lè fi agbára Ọlọ́run hàn nígbèsè ayé rẹ. Bó bá jẹ́ pé ìṣòro yìí wà níbẹ̀, kí iṣẹ́ ìyanu kí ó lè ṣẹlẹ̀ nígbèsè ayé rẹ, àfihàn ọ́. Bá sì jẹ́ pé àfọwọ́fà rẹ, àfihàn ọ́. Bó bá jẹ́ wípé ó yẹ kí o ronúpìwàdà, àfihàn ọ́. Bákan náà, rántí wípé Ọlọ́run darí àwọn ọmọ Ísíráẹlì, ó sì ń tọ́ wọn. Wọ́n ń lọ ní ṣísẹ̀ntẹ̀lé, wọ́n tẹ̀lé Ọlọ́run, wọ́n ń wo ọ̀wọ́n ìkúkú nì àti ọ̀wọ́n iná nì. Wọn ò jẹ́ kí ojú wọn kí ó kúrò. Ọ̀rọ̀ Ọlọ́run ni Ọlọ́run fún wa ní ọjọ́ òní. Bí ò bá jẹ́ kí ojú rẹ kí ó kúrò nínú ọ̀rọ̀ Ọlọ́run, yóò máa darí rẹ. Ṣùgbọ́n wá wo ibi tí Ọlọ́run darí wọn lọ ní Exodu orí 14 láti ẹsẹ̀ 10. Nígbà tí Farao sì ń súnmọ́ tòsí, àwọn ọmọ Ísíráẹlì gbé ojú sókè, wọ́n sì kíyèsí àwọn ará Egypt ń bọ̀ lẹ́yìn wọn. Ẹ̀rù sì bà wọ́n gidigidi. Ọmọ Ísíráẹlì sì kígbe pé Olúwa, ó ṣeéṣe nígbà tí o ti ń wá, tí a ti ń tọ́ sọ́nà gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Ọlọ́run, tí a ti ń kọ́ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Ọlọ́run, tí a láàyè ọ ní kínní gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Ọlọ́run. Ó sì bẹ̀rẹ̀ sí tẹ̀lé ọ̀rọ̀ Ọlọ́run yìí ní ìgbéyàwó rẹ, tàbí ní iṣẹ́ rẹ, tàbí ní bó ṣe ń ka Bíbélì, bó ṣe ń gbàdúrà. Ṣùgbọ́n ó ṣeéṣe gẹ́gẹ́ bí a ti ń darí rẹ, tí a ń tọ́ sọ́nà, ó wá gbójú sókè. Ó wá rí èyí tó ti bọ́ nínú ẹ̀ tẹ́lẹ̀, tá à ń pè ní Farao. Ó lè jẹ́ Farao àìsàn, ó lè jẹ́ Farao àìní, ó lè jẹ́ Farao àìríṣẹ́ṣe, ó lè jẹ́ Farao àìtí níyàwó, ó lè jẹ́ òun ló tẹ̀lé ọ. Òkun pa wà níwájú, àwọn òkè wọ́n sì wà ní ẹ̀gbẹ́ ọ̀tún àti ẹ̀gbẹ́ òsì. Ó sì ń sọ wípé ṣé bí wọ́n sọ fún wa wípé bàbá gbọ́tọ̀ Ọlọ́run, wọ́n sọ fún wa wípé bàbá tẹ̀lé ọ̀nà ti Ọlọ́run, pé àlàáfíà ni, ìpèsè ni, àti oore ọ̀fẹ́ ni. Èwo ni mo ń rí yìí? Ṣé bí Farao ta kọ̀ sílẹ̀? Níjẹ lo ni mo ń rí tó ń tẹ̀lé mi? Àbí kì í ṣe àìsàn tó fi mí sí ẹ̀ lọ́jọ́ tí mo rí gbàlà? Òun kọ́ ló tún dé yìí? Kí ni kí n ṣe? Wọ́n bá kígbe, ìgbà tí Farao dé, rántí o. Bá a bá sọ nǹkan kan fún ọ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Ọlọ́run nípa ìgbéyàwó rẹ, bóyá pé kò ṣe àtúnṣe ń tà sọ fún ẹ pé oore ọ̀fẹ́ Ọlọ́run yóò tó fún ọ. Pé bó o bá ti ní ìyàwó méjì, dandan ni òun láti ṣe àtúnṣe bó o bá fẹ́ wọ ìjọba Ọlọ́run. Tàbí bó o bá tí ní kankan, o láti dúró de àkókò àti ìgbà tí Ọlọ́run yóò yàn fún ọ. Pé o sì láti dúró de ìtọ́ni Ọlọ́run. Ó sì jẹ́ wípé o ti ń gbọ́ràn yìí, Tọ́lọ́run sì ń tọ́, tinú rẹ̀ ń dùn, tó ń kọrin ayọ̀, tó ń sọ pé gbangba ìjọba Ọlọ́run àjọ débẹ̀ ni. Bíná ń jó, bójo ń rọ̀, àmàjọ déjọba Ọlọ́run ni. Èṣù wa ni kò fòkó nìṣó. Pé ṣó ń kọrin ni? Ó sọ pé o bọ́ lọ́wọ́ mi. Mi ò tí ì kú, mo lọ sábúlé ni, mo lọ ṣiṣẹ́ lábúlé ni, mo tún ti dé ìsìn. Àyà wájá. Bí irú ẹ bá ṣẹlẹ̀ lọ́jọ́ Monday, wà á máa sọ pé ǹjẹ́ máa lè lọ ní ọjọ́ Ìṣẹ́gun lọ́jọ́ Tuesday? Ǹjẹ́ máa lè lọ sẹ́kọ̀ bẹ́ẹ̀lì yẹn? Pé àwọn á sọ pé ó ṣe ìbẹ̀rẹ̀ ni. Àwọn aráalé wọ́n á sọ pé mi ò sọ fún ẹ. Ìgbàgbọ́ kò sẹ́ni tó ka bíbélì bíi ti ẹ̀yìn tí kì í dáran. Bíbélì èyí táwọn òyìnbó kàkàkà tí ó gbé wọn, Iwọ náà wá gbé ìwọ èèyàn dúdú, ìfà náà fi kọ́ wa nínú ilẹ̀ tiwa, ojú òrìṣà tiwa lẹ̀, ò gbé bíbélì, àhán ó di nǹkan mí ìmọ̀ ẹ̀ lọ́wọ́, abẹ́rẹ́ bọ́ lọ́wọ́ adẹ́tẹ̀ ó dètè. Àyà ẹ wá já, ó ní kíni kí n ṣe, èyí ni ó dé bá ọmọ Ísírẹ́lì, ni wọ́n gbójú sókè náà rí Fáráò ló wá ń bọ̀, náà wá kígbe, wọ ẹsẹ̀ kọkànlá, wọ́n sì wí fún Mósè pé nítorí Isa kò sí ní Íjíbítì kí ìwọ ṣe mú wa wá láti kú ní Ejíbítì, láti kú ní Ejíbítì. Èṣe tí ìwọ fi ṣe wá bẹ́ẹ̀ láti mú wa jáde ti Íjíbítì wá. Bó o bá jẹ́ ẹni tó ní ìgbàgbọ́ wà á bọ́hùn. Gbà tó bá délé ìwọ tó wá sẹ́kọ̀ọ́ ìbéèlì tá a kọrin, tá a pàtẹ́wọ́, tá a gbàdúrà, tá a kọ́ ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run tó sì ṣe ìpinnu wípé kò sí nǹkan náà gbangba ìjọba Ọlọ́run a máa jọ débẹ̀ ni. Bó o ti délé náà tilẹ̀kùn, àbí eré ni ó kánlẹ̀kùn, wọn ò dáhùn. O sì ń gbọ́ rédíógrám, ó ń kọrin nínú ilé, ó ń gbọ́ bóyá ọkọ ẹ ni, ó ń kọrin tiẹ̀. O sì pe àwọn ọmọ, ó ní ẹjẹ́ máa ju ìyá ẹjú ìyá wèrè, ìyá àjẹ́ ẹjúlẹ̀, olóhùn àwọn tó ń wákàkí lóru yìí. Ó tún kánlẹ̀kùn, kò sẹ́ni tó dáhùn. Ó pe ọmọ ẹ̀ pé adé o, tó o bá dáhùn, tó o bá ṣílẹ̀kùn, adé náà jókòó lé, àbọ̀mọ̀ mi kọ́ yìí ni. Ìṣòro a máa sọ pé ṣé mo fẹ́ ka bíbélì ni, ẹ ò ti ka bíbélì, ìbélì náà ó gbé ẹ̀ ń sìn, ìgbàgbọ́ náà ó gbé ẹ̀ dáadáa, o ò tí ì mọ nǹkan, ojú a rí nǹkan, àyà bẹ̀ sí níjà. Àwọn ọmọ Ísírẹ́lì náà bá bẹ̀ sí ní kígbe náà sọ pé Mósè, ṣé kò sí Isa òkú ní Íjíbítì? Ò bá ti fi wálẹ̀ ká kú àkúdànù sínú oko ẹrú sínú ẹ̀ṣẹ̀, kakun lọ sọ́run àpáàdì, ju èyí tó mú wa jáde, wo èyí tó wá dé bá wa ń sìn, náà wá ń kígbe. Wo ẹsẹ̀ ìkẹtàlá, Mósè sì wí fún àwọn ènìyàn náà pé ẹ má bẹ̀rù, ẹ̀dúró jẹ́. Nísòro Mósè fún ara ẹ̀ kò tí ì gbàdúrà, ó ní ẹ̀dúró jẹ́, màá ṣe àlàyé fún ọ yékéyéké, èyí tí ó fi jẹ́ wípé ẹ̀dúró jẹ́ tó wí ni, kò yẹ kó wí bẹ́ẹ̀. Ó ní ẹ má bẹ̀rù, ẹ̀dúró jẹ́ kí ẹ sì rí ìgbàlà Olúwa tí yóò fi hàn yín lé òní, nítorí àwọn ara Ejíbítì tí ẹ̀yin rí lé òní yìí, ẹ̀yin kì yóò tún rí wọn mọ́ láéláé, nítorí tí Olúwa yóò jà fún yín kí ẹ̀yin kí ó pa ẹnu yín mọ́. Olúwa sì wí fún Mósè pé èéṣe tí ìwọ ń ké pè mí, sọ fún àwọn ọmọ Ísírẹ́lì kí o sì sọ fún ọmọ Ísírẹ́lì kí wọn kí ó dúró jẹ́, àbí kí wọn kí ó ṣe kíni. Ọlọ́run ò ní ká dúró ẹ̀kọ́ bíbélì torí ìṣòro, Ọlọ́run ò ní ká dúró pé a ò gbọdọ̀ ṣiṣẹ́ sin òun nítorí ìṣòro, nítorí wípé ẹgbà tí mo dẹ̀ fẹ́ gbéyàwó náà wọ́n dẹ̀ sọ fún mi ká gbàdúrà, ká gbàdúrà, mo sì gbàdúrà wo ìṣòro tí mo ń rí, èyí tí Ọlọ́run sì yàn fún mi, mo dẹ̀ ti gbéyàwó sin ọdún kan kọjá, ọdún méjì ń kọjá, a ò bímọ. Ọlọ́run ní kò tẹ̀síwájú ni, tẹ̀síwájú àdúrà ni, kò tẹ̀síwájú ẹ̀kọ́ bíbélì ni, kò tẹ̀síwájú àti máa kọrin Ọlọ́run lógo ni, kò tẹ̀síwájú àti máa jẹ́rìí káàkiri pé Jésù ń gbàlà, Jésù ń sọ di mímọ́, Jésù ń fi agbára ẹ̀ mọ́kún ni, Jésù ń wò sàn, Jésù sì máa ń pèsè, Jésù máa ń fi ọmọ fún àgàn, ìwọ ni tó sì yàgàn, o sì tí ì bímọ. Èṣù a máa sọ pé dúró jẹ́, òye tó ti ń wàásù tẹ́lẹ̀ tẹ́lẹ̀ yẹn pànùmọ́, dúró jẹ́, Ọlọ́run ni ó tì, Ọlọ́run ní bó o tiẹ̀ tí ì bímọ, tẹ̀síwájú láti máa sọ pé Ọlọ́run máa ń fún àgàn ní ọmọ. Ìwọ tó o tí gbéyàwó táwọn òbí ẹ̀ tán sọ fún ẹ wípé ó tó sú ẹ náà, àwa padà, kò sí ni òun láti padà, àbí òun náà ní í sìn, o ti tó ọmọ ọgbọ̀n, o sì tí ì lọ́kọ, o sì tí ì gbéyàwó, àwọn èèyàn á sì máa sọ fún ẹ pé tẹ jẹ́jẹ́, tiẹ̀ yìí náà ti pọ̀ ju, ìwọ ló pa Jésù ni. Èwo ni tiẹ̀, báwo ni tiẹ̀ ṣe wálé, o ti ń gba wèrè mẹ́sìn, o tiẹ̀ yìí ti pọ̀ jù. Wọ́n á máa sọ fún ẹ pé ẹdúró jẹ́, Ọlọ́run sì sọ fún ọ wípé èyí tán bọ́n ṣe ń sọ̀rọ̀ sí yẹn, tán ṣe nínú bí ní iṣẹ́ sí yẹn, ó ní kó tún tẹ̀síwájú kó máa lọ. Ó sì òòrí ní ẹsẹ̀ ìkẹrìndínlógún, ṣùgbọ́n ìwọ gbé ọ̀pá rẹ sókè, kí ìwọ kí ó sì na ọwọ́ rẹ sí ojú òkun, kí o sì yà á méjì, àwọn ọmọ Ísírẹ́lì yóò sì la àárín òkun náà kọjá, ni iyanbe ile ari isoro to wa nwaju eyin o na la fe rin koja okun pupa to wa nwaju yen ari e na la ma gba koja awon ti o mo ona olorun se mo pe awa bayi di ise olorun awon ti won o ni igbagbo apoju ni won gba ti okun wa ni waju ta so pe o ya e mura o a fe bere rin ajo wa o ton so pe afara ta se sibeda ko ni lo afara awon oko balu to ma nfo lo furu to ma gbe wa koja okun da won ni ko ni lo won sa so pe e mura o e je ka tes waju o e je ka lo o iwo to nri isoro ni gbesi aye ta so pe o ya o e je tes waju afa ise fọlọrun eyi to wa legbe akorin to je pe isoro lo ba de bi ni asale yi ti a si so pe o ya o e je ka tes waju o tun lati wa akorin ni ola eyi to je pe o ti gbadura ati le ri iyawo ati le ri oko fe to ta si nkan ni ona olorun isoro si de mama kigbe mama sunkun mama so pe bo ba loko mi o ni sure fun e bi mo ku ninu sare bon sepe lorun mama sepe fun eni o si wa o so pe ejo e ba mi gbadura oko ni mo wa iyawo ni mo wa kini ka so fun a so pe ta tesi waju ni tesi waju adura tesi waju ati ma ka oro olorun tesi waju ati ma gbo on si olorun lenu tesi waju ati gbogbo igbesi aye re ati okan re ati gbogbo ona re bi ni olorun lowo patapata boju moju ko ni isoro to ni teju mo jesu ko si ma tesi waju isegun daju mo so pe kini daju isegun daju awon apada seyin awon ni won padanu awa ta fe tesi waju isegun ni fun wa loni ni olorun be lo wa pe ewo lo fe se okun pa lo wa nwaju eyen fara o wa leyin bo ba pada olorun o ni be pada o olorun ti be ko ni ba ni keni pada si egypt bo ba pada owo fara o ni wa ko si egbe o se sa lo oke wa nbe ti bi o se sa lo oke wa nbe iwaju nikan ni olorun wa o si si waju wa lo bọlọrun ba wo okun pa mo ro ko ye ka ni igba lati wo okun pa bọlọrun wa ninu na se na ki ju olorun abo ma ju olorun ina ti o ba ju olorun ko gbodo ju omo olorun se bi awon sedraki mesaki ati abenigo ati se ife olorun ni o wa ninu okan won ni enekanesari wa pe won pe a ete jeje o e ma je ki gbagbo yi ko di nkan mi mo yin lowo bo ba je we pe e le yi okan pada nigba te ba tin gbo fere ati duro ati gbogbo ohun elo orin te ba teri ba die otito ada ki won be ba ko tani olorun na ti o gba yin lowo mi ah won ni ba je be oba e to so yen o ti so ko ja ite eyan so bo ba je be ni so ina na lo dale olorun yen a fe sin a sin fe ko ye oba wi pe olorun ti a wa nsin o le gba wa inu ba bi de kadnisari awon elomiran ta ma se igbagbo won so pe ah ma je kinu bi awon agba o gba telese o ba binu ta lo ma binu kan binu dada awon iya agba to wa nle awon baba agba to wa nle awon ko lọlọrun fi kan se tan wa nle o ye kinu bi won abi o ye be inu ba bi Nebukadnesari o ba dana okun men to nda ko men to dana fun awon omo odo ti e lo dana fun lati pa oko simo o ba de awon omo olorun a ki de omo olorun owo to ba fi de omo olorun ma nro ni o ba de won won ba ni o ya o won ni ta lo ma le gbe awon eyan won ju sinu na awon ti won mo wi pe ojo ton ma lo keyin lojo aye won awon ton fe sise fun esu fun Nebukadnesari won ba bo si waju gbe awon eyan won ba ju won sinu na ina to owo ina to mi o ko pa won re patapata na bo se laju won ba ina run apadi na tun jade si lohun awon sedraki mesaki ati abenigo ton so pe bi na njo ma debi ton tin keko oro olorun bojo nro bi o so umbrella ma debe bo je pe fara on bo leyin okun pa wa waju mo lati sin olorun ti won se ipin meta ni won won opo o won opo rarara bo ba ton denu na okun ta fi de won o jo rawrawu irun won aso won bata won ko si nkan to jo ni Jesu ba Jesu latoke orun Olorun wa lo ba so pe awon omo mi ni mo ri yen o ye ki n lo ba won no ni o ba n ri kakiri ni una no ba n soro
1: o le mo nkan ton so o le mo gba ti wo ba se tan lati la ina ti e koja ni wa mo nkan ti won so
0: tori pe baba wa ninu na baba wa ninu wahala igba ni jesu ma wa iru oro to ba won so ninu na yen a ba won so ru e iwo ta ya nja to de be o le gbo ru oro be a ki kan gbo ni ni ara ofosa ka kan ma lo ko si isoro ko si wahala a o fe gba igbagbo to wa pelu ninu bi ni oki o ni gbo ru oro be gba ti wo ba wo inu na ti e koja lo ti nebukadnesari ti esu ti awon iya agba awon baba agba awon baba asale ti won da sile fun wa ta si so pe ko si nkan na ko si nkan to mimi laya mo nlo ninu na yen jesu wa pade e nbe
1: on wa soro nebukadnesari ba taju kan pe emo kini mo ri
0: ninu na won rin won ni ipa lara kankan
1: o wa so pe eyin omo olorun eyin omo oga ogo
0: o ni ejade na ba jade
1: ah won ni ko siru olorun to le gba yan bi iru eyi awon ton fe tele ona to olorun niyan
0: ki la ti ri si ko pe na gba ti nebukadnesar to ti ku ti omo e na to ti ku ni darius yen tun gori oye lawon kan ba fi ofin kale na ba so pe ofin ma gbadura
1: ati egbo ofin pe ounje won ofin wo pe eni to ba fe ra omi ni agbegbe gara wa kan kobo mewa ati egbo yen
0: ofin ma gbadura ofin ipaniyan niyan gba ta ba gbadura ku lo patapata ni abi ki se be
1: ofin to nwo oko loko le gbele ninu ile
0: ofin pe kin to jade nile wa nje fun mi ofin daada ni ofin wi pe ta so mi ba doti ni saturday ba mi koko fo ofin daada ni sugbon ofin ma lo seko bibeli
1: iyen ti koja
0: ofin pe nile bi o ni gbadura si olorun o tara tun fa gbadura si sesu la fe sin ni daniel ba so pe
1: mo gbo ti gbogbo ofin ile ite tun wa gbe kale yi o ti koja o ba be si ni gbadura
0: awon otele muye ti won so lowo lese nobody won so pe aha ati mu o ti gbadura
1: ese to da niyan o
0: loju awon okunrin mi ninu ile to n ba yawo ja e pe won jo ki lese yawo
1: o n ka bibeli ni ese na ni
0: ki lese oko aha ese oko mi ni pe tele tele bode jo ba wa ajo ma nlo bode ode ebo jije bo ba wa ajo ma lo njeje ku je ni ṣùgbọ́n sìn ó wá lóhun ti rí kan ìjẹkújẹ kò jẹ mọ́ ìmukúmu kò mú mọ́ balẹ̀balẹ̀ bí ò bá jẹ́ pé ó lọ sẹ́kọ̀ọ́ bíbélì ilé ẹ̀ ló ń jókòó sí ìsìn ìyẹn gan-an ló ń tami lára pé ó ju èṣù sílẹ̀ kò sì fẹ́ sin èṣù bá ṣe ń sìn tẹ́lẹ̀ tẹ́lẹ̀ wọ́n á sì gbé òfin kalẹ̀ wípé nítorí bẹ́ẹ̀ o nínú ilé bí kò sádùúrà kò sí ọ̀rọ̀ ọlọ́run kíkà o sì gbọ́dọ̀ ka bíbélì ò gbọ́dọ̀ gbé bíbélì wálé ìwé tán máa ń fún yín láti kẹ́kọ̀ọ́ lọ́wọ́ o gbọ́dọ̀ mú wálé irú òfin bẹ́ẹ̀ a máa ń re kọjá ni irú òfin bẹ́ẹ̀ ni daniel gbọ́ ló sọ pé òun mọ nǹkan tóun ṣe ibi kìí ṣe lé òun ọ̀run nílé gbà tá a bá gbàdúrà báwo la ṣe fẹ́ lọ síjọba ọ̀run kíá ló bá lọ ń gbàdúrà gbà tán wá wọn á mú dé ọ̀dọ̀ ọba kò jiyan ó wọ̀ wọ́n lójú báyìí náà ni wọ́n sọ pé kò sí ṣíṣe kò sí àìṣe inú kìnìún ni wàá parí ẹ̀ sí olóyè àwọn kìnní ibi ti ń pa wọn wọn bá ju daniel sínú ẹ ẹni tó ń gbàdúrà a lè pa ẹni tó ń gbàdúrà ọlọ́run ayérayé wà pẹ̀lẹ́ ẹni tó ń gbàdúrà ẹni tó fẹ́ ṣe ìfẹ́ ọlọ́run tó fẹ́ fi ọ̀rọ̀ ọlọ́run ṣe amọ̀nà rẹ̀ ọlọ́run ayérayé wà pẹ̀lú ẹ̀
1: kìnní ó bá panu mọ́ wọ́n bá di ọ̀rẹ́ daniel ni daniel sùn nínú ohun kìnní tí èékánná ò ya daniel lára
0: ni ọba bá dé láàárọ ọjọ kejì pé dánìẹlì ọlọrun tó ń sìn ṣó gbà ọ
1: tá a bá ń sin ọlọrun ó máa ń gba nínìí dánìẹlì bá sọ pé ọlọrun tèmi ń sìn o
0: kì í ṣe àwọn ọlọrun tó lójú tó ríran èyí tó lé títí ò gbọràn kì í ṣe ọlọrun ti igi àti ọpẹ àti irin àti òrìṣà ọlọrun tèmi ń sìn ó gbà mí oòrùn áńgẹ́lì rẹ ó ṣẹṣọ lórí mi
1: ó ní kó jáde ó bá jáde
0: àwọn ìyókù tí wọn ṣe ẹsùn èké tí wọn fi òfin búburú lélẹ ọba bá ní
1: ẹyin náà á dánra wò àbí ẹyin náà sáà ń sin ọlọrun
0: ẹyin náà sáà tó ẹ máa bójọ fọ lẹ ń pè bójá dúró alẹ ń gbà ẹ sáà ń ṣe kan o ye ka mo olorun to ngba ni tori be eyin na o ya o na wa ko ojo nu e
1: ah igbagbo yato si igbagbo
0: igbagbo agala ma sakogbe eyan debi kankan o bi won se ju won nu e tegun tegun teran teran lo je won patapata
1: iru olorun wo ni won sin seru ti daniel ni
0: abi olorun sedraki mesaki ati abednego olorun ti mose ti aroni olorun to ma nse amona awon eniyan re lo si ilu ile ileri to ti pese sile fun won abi olorun ti ki igbani lojo oponju bolorun ba lana fun wa ba so fun wa pe ka lo sibi ma mi kan bi wa ala wa loju ona tolorun ni ko lo olorun wa ka kuro bo mi okun wa bi okun pa wa ni waju e olorun ala lati nu okun pa bo si je ina ni ko sewu fun mo olorun
1: olorun wa nbi o pe ewo loro ewo lo si fe se ewo ni pinu e
0: se o si fe ma lo ona tara e tinu mi ni ma se ohun lo fe joko ti abi o fe joko ti pe ohun kun tolorun ba fe ibi kibi tolorun ba ni ki n lo ona kona tolorun ba ni ki n to oni mo fe to mo fe ko gbadura ko so fun olorun wi pe bayi ni mo se fe sin o bayi ni mo fe se mi o si beru inu ni bi ni tabi aya opo mi lori ohun ko nitori pe mo fe sin olorun yo siwaju re yo ma to yo ma se amona re sa gboran ni fe re bi wahala ba de ni oju ona na sa te siwaju ni ase oluwa bi o ba dabi eni wipe gbogbo nkan pin sa te siwaju ni ase re bi o ba dabi eni pe ota n doju ko sa te siwaju ninu ise esin olorun bi ileri re tile pe ki o pale bẹ́kẹ̀lé olúwa má ṣe foyà ní orúkọ Jésù Kristì olúwa wa a dúpẹ́ lọ́wọ́ rẹ ọlọ́run wípé o jẹ́ kí o dá wa lójú wípé bí o bá gba nílà o máa ń dúró tini pé bí o bá gba nílà ìgbésí ayé wa ọ̀nà wa ìrìn wa o máa ń wà lọ́wọ́ rẹ jẹ́ à ń bẹ̀ ọ́ wípé má jẹ́ kí a bùlé ọ lọ́wọ́ má jẹ́ kí a yàn fún ara wa gbogbo èyí tó máa ń jẹ́ kí a fẹ́ ṣe tinú ara ẹni láì béèrè lọ́wọ́ ìwọ ọlọ́run aláàyè gbogbo ìwọ orí kúnkún tí ó máa ń jẹ́ kí a ṣe ti ìfẹ́ inú ara ẹni láì béèrè ìtọ́ni àti ìmọ̀ràn lọ́wọ́ rẹ yọ kúrò ní ọkàn wa ní orúkọ Jésù ọ̀rọ̀ rẹ sọ fún wa wípé ìwọ gbé ọ̀rọ̀ rẹ ga ju orúkọ rẹ lọ àti wípé ọ̀rọ̀ rẹ tan ìmọ́lẹ̀ sí ipa ọ̀nà wa ǹjẹ́ à ń bẹ̀ ọ́ wípé bí a ṣe ń gbọ́ yìí jẹ́ kí a fi ọ̀rọ̀ rẹ sí ìṣe gbogbo ẹ̀mí ìṣìnà àti ọkàn ìṣìnà mo kúrò lọ́dọ̀ wa ní orúkọ Jésù máa tọ́ wa máa ṣáájú wa lọ lànà sílẹ̀ fún wa jẹ́ kí ọ̀rọ̀ rẹ kí ó yé wa gbogbo ìṣìnà tí a ti torí bọ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ a bẹ̀ ọ́ wípé kí o káwọn kúrò níwájú wa a sì ń bẹ̀ ọ́ wípé ìwọ̀n ìbá díẹ̀ tí ìgbésí ayé wa kù kí Jésù Kristì kí ó tó dé ṣàánú fún wa má jẹ́ kí a ṣàkó kiri má jẹ́ kí a sọnù nínú ìgbéyàwó wa nínú ìṣiṣẹ́ wa ninu igbese ki igbese ti a fe gbe je ki itoni re ki o da wa loju ki a to gbese bi a se nlo loni je ki abo re ki wa lori eni kankan wa anbe o pe ki o fi eje Jesu sami se eni kankan wa lara ki o wo awon eni bi ki o ma se te wa pa wa mo ki o se je ki alayo ninu isin re gbogbo wahala ti a si ko wa si hin boya bi aisan tabi wahala tabi ikanju ohun kan ti o ru ki o je le won jiyan si wa ni oruko Jesu adupe ko ti gbo ti wa ma to wa lo ni oruko Jesu Kristu Oluwa wa.
2: This CLM Radio, your spiritual welfare is our concern.
1: Je ki a gbadura.
0: Adupe lowo re Olorun wepe o fi Jesu ta wa lo re. Wepe bi a ba ni ibanuje tabi asun dabo ekun bi onkon ba wa ti o dori igbese aye wa kodo ti o si mu iporuru okan ba wa bi onkon ba ti o nda igbese aye wa tabi ile wa tabi ise wa ti o ndaru bi onkon ba wa ti o dabi eni wipe ile ile wa ona wa tabi o dabi eni wipe airorun ai bale aya o nyo wa lenu tabi alakala ko je ki agbadun tabi owo aye lo nle wa kiri amo wipe o ti fi Jesu ta wa lore wipe o je ile abo fun wa ati pe bi a ba so fun Jesu bi a ba ku aroye wa to lo bi a ba fi ara wa pamo bi a ba jewo ese wa bi elebi ati bi elese o daju wipe eje Jesu Kristi ti atase lo oke Calvary o si wa sibe fun wa pelu asa ati so fun wa wipe yi le odo agutan Olorun ti o ku ese araye lo asimo wipe bi a ba sumo bi a ba duro ti o bi a ba gbekele ileri re ti a si so gbo ibanuje wa ati ekun wa isoro wa bi a ba so fun o a mo wipe o gba wa je anbe o wipe loni bi a ti wa pelu agbara re pelu eje ti Jesu ta sile pelu ise irapada ti Jesu ti pari fun wa a bi o wipe gbogbo awon ije ese wonyi ba mu o kuro sanu fun wa je ki alaafia re ki o joba ninu okan wa gbogbo igbese aye wa ti o ti daruba tun won se je ki oro re ki o le se wa pe ni asale yi ni oruko Jesu Kristi Oluwa mo fe ki o si bibeli re si ori Davidi ikerin din ni adota an so loni nipa abo ti o daju bi akoko kan ba wa ni igbese aye wa ti o ye ki a mo abo ti o daju ti o nipon ti o si se iyebiye eyi ti o je wipe owo aye tabi owo ota tabi owo isu ko ni le te wa mo woye wipe akoko ti a wa yi je akoko kan nitori wipe opo ojo lo ro ti le nfi mu opo iya ni awon eniyan sin je ni aimo ati ri bi isasi sugbon bi o se ti wa ni awa ni Olorun se ni olorire lati mo abo ti o wa mo si mo we pe bi o ba fi eti sile ti o si fi ara bale ti o gbo ohun ti Olorun fe ki a mo nipa abo wipe bi o tile je wipe esu papa ni o le ode yin bi a ba pari eko yo lati sako leyin re bi ji a ba wa nipa ese ti a ti nda tele tele nipa irin ti a ti rin ti o dabi eni wipe iya nje wa ise sin se wa mo mo wipe gba ti a ti fun wa ni Jesu ti a si ti gbe Jesu soke gbogbo ise wa ati iya wa ni a fi kọ si ori igi agbelebu Jesu ṣugbọn o ṣe pataki fun wa lati mọ nitori bibeli sọ wipe awọn eniyan mi jiya won si n ku nitori aini imọ ni ori Dafidi ti mo pe ni ese ikerin din ni adota ni ati so fun wa wipe olorun le abo wa ati agbara lowo lowo iran lowo ni igba ikanju nitori na le awa ki o beru bi ati le si aye ni idi ti a si se awon oke nla ni ipo lo si inu okun bi omi ti le nko ti o si nru bi awon oke lati le mi nipa owo bibi re odo nla kan wa sisan yi ti yo mu inu ilu olorun dun ibi mimo ago won ni ti oga ogo olorun be le arin re a ki o si ni idi olorun yo ran lowo ni kutu kutu owuro awon kefiri nbinu awon ile oba sidi o fohun re aye yo oluwa awon omogun wa pelu wa olorun jacobu le abo wa e wa wo awon ise oluwa iru aporo ti o se le aye o mo ote tan de opin aye o se orun o si ke oko meji o si fi keke ogun jona eduro je ke si mo pe emi le olorun a gbe mi ga ninu awon kefiri a gbe mi ga le aye oluwa awon mogun wa pelu wa olorun jacobu le abo wa awon ti o wa ninu aye won wa abo kaakiri gbogbo awon eniyan yala olowo tabi ojogbon o si sese awon talaka papa ti won ko ni nkan kan ti o dabi eni wipe o ye ki owo iya ki o duro lara won nitori pe towo won oni ti gbajumo ko si tabi ti dukia ohun ini ko je ti won sibe sibe bi o ti le je wipe won oni nkan pupo ninu aye sibe sibe esu ota emi wa ko je ki won ki o gbadun o si je ohun ti awon eniyan ma nwa kiri abo ti won ro wi pe bi ohun gbogbo bi o ba dojupo ti o si ndaru eyi ti oni samu ti o nse alaye re ni ese keta wi pe omi ho eyi so nipa wi pe nkan gbona mo awon eyan ti o wa ninu aye lara o si so pe oke nla papa ti a le ro wipe o fi idi mule sinsin o n so wipe o mi awon eniyan ti o dabi eni wipe pelu ohun ini won pelu gbajumo won dabi oke ti a ti fi idi re kale ti o dabi eni wipe ko si ohun to le de wipe ko si mimi ko si si eru sugbon eni ti o ko iwe yi nipa emi si olorun o n so fun wa wipe ko si enikeni ti araro tabi ti aratu pe bi won ti le dabi eni ti won dabi oke ti a fi idi won kale sibe sibe pelu ohun ti o n sele ninu aye o n so wipe awon oke nla won yi won mi sugbon wa so fun wa ibi itura ti o wa fun awon ayanfe fun awon ti won sin olorun le emi ati ni otito awon ti won ni olorun jacobu gege bi oba gege bi olugbala ati gege bi oluwa won o so fun wa wipe odo nla kan wa sisan yi ti yo mu inu ilu olorun dun ibi mimo ago won ni ti oga ogo eyi ni jesu nje ki o di mo fun wa wipe omi kan wa kanga kan wa orisun kan wa ti o san fun omi iye fun imularada awon ti ara won ko da fun igbala awon ti won sonu fun idariji awon ti won dese ati fun imuduro awon ti ese won ti ye eyi ni eni ti o ko orin Dafidi yi nje ki o di mo fun wa wipe bi aye re ba daru bi o ba dabi eni wipe o dabi eni pe ki o lo pe okun so ki o si kudanu nitori pe ko si nkan ti o ro ko tun fe se ninu aye o so fun o wi pe ma binu je ma se so ireti nu nitori pe odo nla kan wa o le ma se onikaye fi o pe bi o ba

àwọn náà pàápàá wọn kọ ilé kékèké káàkiri ó ṣeéṣe nínú ọgbà tí wọn sì fi ẹnìkan síbẹ tí ó dàbí olùṣọ wọn sì lè kọ sí ẹnu ọnà wípé ibi ààbò nìyí ó sì ṣeéṣe kí ìwọ náà kí ó ti lọ síbẹ rí bóyá gẹgẹ bí aláboyún tàbí gẹgẹ bí ẹni tí ó ń wá iṣẹ tí kò rí iṣẹ tí wọn sì sọ fún ọ wípé bí o bá sá pamọ sí ibi ààbò tí o sì jẹ ara rẹ níyà ó ṣeéṣe kí o tilẹ̀ gba àwẹ̀ ọjọ́ mẹ́ta tàbí ọjọ́ méje tàbí ọjọ́ púpọ̀ jù bẹ́ẹ̀ lọ ó sì ti rò wípé o ti dé ibi tí o ń lọ pẹ̀lú àwẹ̀ pẹ̀lú àdúrà pẹ̀lú ìjẹ ara ẹni níyà síbẹ̀síbẹ̀ lẹ́yìn ọjọ́ méje lẹ́yìn ọ̀sẹ̀ mẹ́ta tàbí lẹ́yìn oṣù kan ìyà kò yé ya ilé rẹ nítorí pé bíbélì sọ wípé ẹlẹ́ṣẹ̀ ni a fi ìṣẹ́ fún bí ó bá dìgbà tí a kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀ ìṣẹ́ tàbí ìjìyà ẹ̀ṣẹ̀ kò ní yé máa wà lọ́dọ̀ wa ṣùgbọ́n ó sọ wípé o lè ṣaláìmọ ibi tí odò ńlá yìí wà síbẹ̀síbẹ̀ ìdánilójú ni wípé odò ńlá kan wà ṣíṣàn èyí tí yóò mú inú ìlú ọlọ́run dùn kò sọ wípé ṣíṣàn èyí tí yóò mú gbogbo ìlú dùn ìlú púpọ̀ ló wà ṣùgbọ́n gbogbo ìlú kọ́ ni ìlú ọlọ́run ó sì ṣeéṣe kí o ti máa jọ́sìn kí o ti máa lọ káàkiri kí o ti rò wípé pẹ̀lú gbogbo èyí tí mo ń ṣe náà mo sá ń ṣe ìwọ̀nba tí mo mọ̀ wípé ó yẹ kí n ṣe ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ àǹfààní odò ńlá tí ó ṣàn yìí fún ìtura fún ìmúláradá fún ìfọkànbalẹ̀ fún àlàáfíà fún ìdáríjì fún àṣepé ìgbàlà rẹ kò jẹ́ tirẹ ṣùgbọ́n ó sọ wípé kí o lè mọ bí a ṣe é mọ̀ wípé a ti dé ibi tí odò yìí wà ó ní ọlọ́run bẹ̀lẹ́ àárín rẹ̀ Jésù sì jẹ́ kí ó di mọ̀ fún wa wípé ibi tí ẹni méjì tàbí mẹ́ta bá péjọ kò sọ wípé nídìí ọjà títà nídìí ìkórè nídìí ìbàsá nídìí ìjẹun tàbí nídìí ijó nídìí ìlú kò sọ bẹ́ẹ̀ o ní ibi tí ẹni méjì tàbí mẹ́ta tí wọ́n bá péjọ pọ̀ kì í ṣe nídìí ìjà kì í ṣe nídìí ìyapa kì í ṣe nídìí kí a máa lọ́ra wa láṣọ mú wípé ta ló jí owó àpò àlùfáà ó ní ibi tí ẹni méjì tàbí mẹ́ta bá péjọpọ̀ lé orúkọ mi ó ní èmi wà lé àárín wọn èyí ni ìlú ọlọ́run èyí ni ibi tí a ń sá pamọ́ sí níbi tí ẹ̀kọ́ ọ̀rọ̀ ọlọ́run tí ó ti ń jáde ọlọ́run ń bẹ lé àárín rẹ̀ a kì yóò ṣí i nídìí kò sí bí ayé ṣe lè gbìyànjú tó tàbí bí èṣù pàápàá bí ó ti lè búra múramù tó bí o bá wà níbi tí ọlọ́run wà ó ní a kì yóò ṣe ọ nídìí ọlọ́run yóò ràn án lọ́wọ́ ní kùtùkùtù òwúrọ̀ bí o ti ń jí bẹ́ẹ̀ ni ìrànlọ́wọ́ ọlọ́run bẹ́ẹ̀ ni ó ń wà nítòsí rẹ ó ní àwọn kèfèrí ń bínú bí o bá tí ì mọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí o sì ń jáfara tí o rò wípé kò séwu jẹ́ kí n sọ fún ọ wípé àwọn kèfèrí ń bínú sí ọ àwọn wo ni a ń pè ní kèfèrí àwọn tí ń ta fàní àwọn tí wọ́n fẹ́ ṣe ọ́ ní ibi àwọn tí wọn kò mọ ọlọ́run tí wọn kò sì fẹ́ mọ̀ àwọn ẹni ìkà àwọn ẹni ibi ayé àwọn kèfèrí ń bínú bó o jẹun bó o yó bó o bá sọ síta wọ́n bínú sí ọ bó o tí ì rí ìyàwó fẹ́ ṣùgbọ́n tí ọwọ́ rẹ jí tí ó dàbí ẹni pé nǹkan lọ dédé fún ọ àwọn kèfèrí á bínú sí ọ bó o rí jẹ àwọn kèfèrí á bínú bó o sì rí jẹ bó o ní nǹkan kan tó torí bẹ́ẹ̀ tó jókòó sẹ́kọ̀ wípé ẹni tí ó mú owó wálé ni wọ́n máa yìn mi ò sì ní nǹkan tí mo mú lọlé bó o lọlé wọn bínú pé o wálé bó o sì lọlé bó o jẹun bó o yó wọn bínú pé o jẹun bó o gbéyàwó bó o bímọ wọn bínú pé o gbéyàwó pé o sì ti bímọ àwọn kèfèrí ń bínú bó o bá sì mọ ibi ààbò ó parí fún ọ àwọn ilẹ̀ ọba wọ́n ṣídìí ṣùgbọ́n wọ́n sọ fún wa wípé ọlọ́run wa ẹni ìgbà ayérayé ẹni ìgbà ni ẹni tí ó ń dúró sí ọ̀dọ̀ ẹni tí kò ní bàbá ẹni tí ó jẹ́ ibi ààbò fún wa wọ́n ní ó fọhùn rẹ̀ ayé yọ olúwa àwọn ọmọ ogun wà pẹ̀lú wa ọlọ́run jákọ́bù onílé ààbò wa ìwọ bí o bá sọ gbé kúrọ̀ lọ béèrè lọ́wọ́ àwọn tó ń sọ gbé kúrọ̀ ikú ń pa wọ́n àtọmọ àti bàbá àti ìyá

wọn kọlé ilé dáradára ilé mèremère tí a kùn dáradára ṣùgbọn kí wọn kí ó tó wọ inú rẹ wọn á walẹ sí ẹnu ọnà wọn á rí nǹkan kan mọlẹ wọn ṣe rí nǹkan mọlẹ láàrin àwọn pápá mọlẹ lọ bí wọn wọn ń kú láì tiẹ nídìí wọn sọ pé àrí lágbájá ní ọsẹ tó kọjá bẹẹ ni èyí tí wọn sọrọ èyí tí wọn rì mọlẹ kò gbà wọn bí wọn ti ń bí wọn ni wọn so ń dè mọ nídìí tí wọn so kọmọ lọrùn àpẹẹrẹ pé o ta ọmọ rẹ fún èṣù nìyẹn síbẹ̀síbẹ̀ pẹ̀lú ààbò èké tí àwọn èèyàn tí ó wà nínú ayé tí wọ́n ní ni wọ́n sọ fún wa wípé ọwọ́ ayé ń tẹ̀ wọ́n èṣù ń bá wọn ó ń pa wọn àwọn tí ò pa tán pátápátá ó pa wọn ní àparọ̀ wọn ò jẹ́ ní ayé wọn ò jẹ́ ní ọrún ìgbà téèyàn bá lo ọdún márùn ní ilé ìwòsàn àwọn òyìnbó ní ìwọ̀nba 50 tàbí 40 ọdún tó nílò nínú ayé yóò ti mọ̀ wípé èṣù ti pa lápatì ìgbà tó bímọ tí ò ráyè gbádùn wọn tí ò sì lè tọ́jú wọn tó sì ń káàkiri ẹ̀sìn yìí náà ní ó ń gbé bíbélì káàkiri kò mọ ojú bíbélì ó sorí bíbélì kodò ààbò tí ó wà fún wa odò náàni tí ó wà fún ìmúláadá fún ìrora tiwa kò mọ nípa rẹ̀ jésù kristi tí a fi hàn wá láti kó ẹ̀ṣẹ̀ wa lọ àti láti kó ìjìyà wa lọ kò mọ nípa rẹ̀ ṣùgbọ́n bí ó ṣe ti àwa tí a ti mọ ọ̀nà yìí rere àwa tí a fi ẹ̀ṣẹ̀ wa ṣọwọ́ sí ọlọ́run tí a sọ wípé kójọ ajẹ́wọ́ ẹ̀ṣẹ̀ wa sì kọ́ sílẹ̀ bí a bá ń ṣe bẹ́ẹ̀ àwọn èèyàn máa ń pè wá ní òmùgọ̀ wọ́n á tiẹ̀ sọ wá lórúkọ wọ́n á ní àwọn ẹgbẹ́ jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ bẹ́ẹ̀ ni àwọn tán jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ ọ̀ṣẹ́ ń ṣe wọ́n ìyá sì ń jẹ wọ́n ṣùgbọ́n ìwọ tó gbọ́n ìwọ tó sì mọ̀ wípé ó ń fẹ́ ìrànlọ́wọ́ lọ́dọ̀ ọlọ́run ó sì ń fẹ́ ààbò rẹ̀ bó o ti ń jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ bá ti ń jẹ́ kí ẹ̀ṣẹ̀ kí ó kọjá lọ bí odò tí ó ṣàn kọjá lọ bẹ́ẹ̀ ni ààbò ọlọ́run tó ń dájú lórí rẹ ó ń sọ fún wa wípé àwa tá a ṣe bẹ́ẹ̀ pé a jẹ́ olóríire ọlọ́run jákọ́bù ta ni ọlọ́run jákọ́bù ìgbà tí jákọ́bù ń sá kúrò lọ́wọ́ ọ̀tanì lọ́wọ́ ísáù ni ọlọ́run pàdé rẹ̀ ní ojú ọ̀nà ibi tó ń sá lọ ní ìgbà tí ó fi òkúta ṣe ìrọ̀rí rẹ̀ tí ó sì wà ní ibi ọ̀nà tí ó jẹ́ wípé inú aginjù ni ọlọ́run wá bá ni ó kọ sí i wípé òun a máa ṣẹ̀ṣọ́ lórí rẹ̀ ọlọ́run jákọ́bù nìyẹn nígbà tí ó dé ọ̀dọ̀ lábánì gbogbo ìyà tí lábánì fẹ́ fi jẹ́ àti ìrẹ́jẹ tí lábánì fẹ́ ṣe fún ọlọ́run gbà á nígbà tí ọlọ́run sọ pé kí ó kúrò ní ọ̀dọ̀ lábánì ni lábánì tún fẹ́ ṣe èkà ó fẹ́ dọdẹ rẹ̀ ó sì fẹ́ le kí ó sì bá àjà bẹ́ẹ̀ ni ọlọ́run tún sọ fún lábánì pé jákọ́bù jẹ́ ẹni èèyàn ti òun nítorí bẹ́ẹ̀ kí ó má ṣe fi ọwọ́ kàn án nígbà tí jákọ́bù ń bọ̀ láti ìrìn àjò tí ó ti lọ ni ó ránṣẹ́ sí ésáù wípé mo ń bọ̀ kí ó sì gba àwọn ọrẹ ni ísáù ránṣẹ́ padà wípé sọ fún un wípé èmi pàápàá ń bọ̀ gẹ́gẹ́ bí ọ̀tá tí ó múra sílẹ̀ láti parun pẹ̀lú irinwó àwọn ènìyàn lẹ́sẹ̀kẹsẹ̀ ni jákọ́bù bẹ̀ sí nígbàdúrà bẹ́ẹ̀ ni ọlọ́run jẹ́ ààbò rẹ̀ ọ̀tá tí ó fẹ́ pa á kò lè rí ọwọ́ tẹ̀ ẹ́ mọ́ èyí ni ọlọ́run tí ó dáàbò bo jákọ́bù a sì wá ń sọ fún ọ wípé bí o bá di ẹni ìgbàlà bí o bá jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ rẹ tí o kọ̀ ọ́ sílẹ̀ tí o fi olúwa ṣe olùgbàlà rẹ tí o sì fi ọlọ́run ṣe ilé ìṣọ́ gíga rẹ wípé ọlọ́run jákọ́bù yóò jẹ́ ààbò rẹ ẹ wá wo àwọn iṣẹ́ olúwa irú aforo ní ayé ó mú ọ̀tẹ̀ tán dé òpin ayé èwo ni òpin ayé ibi tí o wà yìí ni a ń pè ní òpin ayé ìgbà tí jésù wà ní ayé a ò sọ fún wa nínú ìwé ìtàn wípé ó rìn dé ìlú nàìjíríà tàbí ó rìn dé ìletò rẹ ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ a ń jẹ́ kí ó di ìmọ̀ fún wa wípé bí ó tilẹ̀ jẹ́ pé jésù nínú ara kò rìn dé ìletò rẹ kò sì rìn dé ìlú rẹ ṣùgbọ́n nínú ẹ̀mí pẹ̀lú iṣẹ́ àṣetán ìgbàlà tí ó ṣe ìyẹn kò ti rìn dọ́dọ̀ rẹ ò ti gbọ́rọ̀ jésù àti fihàn rere àti fihàn ọ́ èyí ni ọlọ́run sọ wípé títí dé òpin ayé níbi tí ó wà níbẹ̀ ni iṣẹ́ ọlọ́run ni ó ti ń ṣe àwọn ọ̀tẹ̀ tí àwọn èèyàn sì ní sí ọ àwọn tí ó dìtẹ̀ mọ́ ọ ó sọ wípé ó mú àwọn ọ̀tẹ̀ wọ̀nyí tán
de opin aye o se orun o ija ni an pe be o si se oko o ija na niyan o se si meji o ke si meji o fi keke ogun o fi jona eduro je awa ti an saka akiri o so fun wa o ni eduro je nigba ti a ba saka akiri eredi ti a fi saka akiri an wa abo ni awon abo ti a sin wa je kin ka die fun o nipa awon abo ti awon ti o wa ninu aye ti won wa o si sese ki iwo na ki o ti wa iru abo be ri awon abo eke Isaiah ori ikeji din ni ogbon Isaiah ori ikeji din ni ogbon ese ikerin la ni mo ti bere lati ma ka nitori na egbo oro oluwa eyin elegan ti nse akoso awon eniyan yi ti nbe ni Jerusalemu nitori eyin ti wipe awa ti ba iku da majemu a si ti ba epo ku mule nigba ti pasan gigun yo laaja yo de odo wa nitori awa ti fi eke se abo wa ati labe iro li awa fi ara wa pamo eyi ti je ki o yi o gbe kuro onde eyi ti an so morun tabi oruka ere ti an fi sowo ti a ro wi pe yo je abo fun wa tabi a lo fi ara wa fun awon egbe okunkun a ro wi pe bi a ba le lo si egbe imule yo je abo fun wa nitori abo ni won se nwa iru nkan be kaakiri tabi ati lo fi emi wa dogo si owo adaunse ati ro wipe bi a ba se be o pari bo so nle wa koni ri wa bi o so ba ri eni le adaunse mbo lo ma ti ri o se lodo Jesu lo so ma ti ri o awon ti won lo si le adaunse awon ni ofa oso ati ofa aje awon lo kokon nba awon ni won fi ori won sebo nitori wipe abe iro niru awon eyan be ni won duro si gbo ese ke dogun le kan si nitori eyin ti wipe nkan ti o kin je ki awon elomiran ki won ki o wa si abe yin rere niyan tabi lati gba eko ti igbala won ma so ninu okan wipe awon ti won o ni o isora awon ni won wa Jesu kaakiri awa ti ni awon ohun ti o le panimo tabi ohun ti o le je abo wa pe nitori be lati kekere ni won ti se waji na awon ti won se jina won yi won lalakala iberu wa ninu okan won babalawo paapa to sogun fun won iyawo e ogbadun awon omo won won ri owo ile iwe san sibe sibe awon eniyan won yi ninu omugo ati ninu okunkun ti emi won wa ati ninu ipoju okan ti won wa ni won wa awon kan won yi kaakiri sibe sibe oye oye won jokan ti won ti e joko ki won ronu wi pe awon ti won wa ninu egbe okunkun won ku laipe ogoji odun awon ti won si wa ninu egbe okunkun pelu won won a lo si ibi iboji won bi o ba se wi pe abo to to ni won se nku be iya se nje won be won wa ise kaakiri bi won ti e ri ise se owo ti won gba adaun se lo n gba ogbo e pada lowo won awon ti won to si dabe ni pe won le so pe won seso nitori pe won wa owo bi won ba niru owo be owo eje ki se na bo jeun wa ni iyodi nipa e bo je sugar to ti eye ko dun lenu e lo fi owo ejera owo ipaniyan apa ona ni o wa so fun a wipe nitori eyin ti wipe o sese ki o wa ninu egbe awon ti won so bayi awon ti o je wipe o kan so pe mo kan ba wa lale ni kin wa wo eyi ton se nbe nitori pe emi temi mo ti ni nkan aje tele aje sara a si ti se mi jina ko si nkan na bo ti le je wipe aye ati pasan re won le awon eyan won dode awon eyan kaakiri sugbon bo se temi ni rara o ko si ni ibi kibi tin ba nlo ona nla ni
nítorí pé ẹyẹ kì í bọ̀ kó forí sọ́gi dúró bẹ́ẹ̀. Àwọn tí wọ́n ti sọ bẹ́ẹ̀ ṣáájú ẹ tó gbà á lẹ́nu ẹ̀ àwọn dà. Nítorí ẹ̀yìn ti wí pé àwa ti ba ikú dá májẹ̀mú, wọ́n ń kú o. Ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ wọ́n sọ wípé wọ́n ti ba ikú dá májẹ̀mú, a sì ti bá ipò òkú múlẹ̀ nígbà tí pàṣán gígùn yóò làájá kí ó dé ọ̀dọ̀ wà. Nítorí àwa ti fi èké ṣe ààbò wa, èké ni o, má gbẹ́kẹ̀lé. Àjà òtílẹ̀ ní ọjọ́ ìpọ́njú, ní ọjọ́ àìní, ní ọjọ́ tí ó jẹ́ wípé ó ń fẹ́ nǹkan wọ̀nyí, ààbò yìí gan yóò jẹ́ òtílẹ̀, ààbò èké ni kì í dúró. Lábẹ́ ìrọ́ lè àwa ti fi ara wa pamọ́. Ìwọ tí ó fi ara rẹ sí abẹ́ oògùn, abẹ́ òǹdè, abẹ́ òrùka, abẹ́ ìrọ́ lè fi ara rẹ pamọ́ sí. Nítorí náà báyìí lè Olúwa Jehovah wí pé, kíyèsí, èmi gbé òkúta kan kalẹ̀ ní Sioni fún ìpìlẹ̀, òkúta tí a dánwò, òkúta igun ilé iyebíye, ìpìlẹ̀ tí ó dájú. Ẹni tí ó gbà á gbọ́ kì yóò sá. Bí o bá rí ẹnikẹ́ni tí ó ń sá káàkiri kò gbàgbọ́. Ẹni tí ó gba Jésù gbọ́, nítorí Jésù yìí ni òkúta tí a sọ fún wa nípa rẹ̀, èyí tí a gbé kalẹ̀ ní Sioni fún ìpìlẹ̀. Ìpìlẹ̀ ilé òun ló máa ń gbé ilé dúró. Ìgbésí ayé rẹ kò ní lè dúró láì ní ìpìlẹ̀ ti Jésù Kristì. Òkúta ilé a sì ti dánwò, ó sì yege, òkúta igunlé iyebíye ni. Ìpìlẹ̀ tí ó sì dájú ni ẹni tí ó bá gbà á gbọ́, ẹni tí ó gba Jésù gbọ́, kì yóò sá. Ohunkóhun kì yóò lè le ìdájọ́ lè omi ó fi lé ẹsẹ pẹ̀lú, àti òdodo lè omi ó fi lé òṣùwọ̀n. Ìyìn ni yóò gbá ààbò èké lọ, omi ó sì kún bo ibi ìsásí mọ́lẹ̀. Gbogbo ààbò èké yìnyín ni yóò gbà á lọ, ìdájọ́ Ọlọ́run ni yóò gbà á lọ. Nítorí bẹ́ẹ̀, bí o bá ń fẹ́ ààbò tí ó dájú, ààbò tí kì yóò jẹ ọtílẹ̀ ní ọjọ́ ìpọ́njú, Jésù Kristì ní ààbò tí ó dájú. Nítorí wípé gbogbo ààbò èké pátápátá ni yìnyín yóò gbà á lọ, omi yóò sì kún bo àwọn ibi ìsásí mọ́lẹ̀. Má jẹ̀mú yín tí ẹ bá ikú dá, lẹ ó sọ di asán. Nítorí bẹ́ẹ̀, àwa tí a ń sá káàkiri à ń fi owó ṣòfò ni. O gbọ́ wípé ẹnìkan wà níbì kan, ilé ààbò tí ó wà níbẹ̀, kódà kò sí ẹni tó sá síbẹ̀, àárẹ̀ ààbò ni, ó ń fi owó rẹ ṣòfò. Nítorí pé Ọlọ́run ti ṣe ìpinnu àti ìdájọ́ lé ọ̀run, kò sì sí ohun tí ó lè yí padà wípé má jẹ̀mú yín tí ẹ bá ikú dá, lẹ ó sọ di asán. Ìmùlẹ̀ yín pẹ̀lú ipò òkú kì yóò dúró nígbà tí pàṣán gígùn yóò re kọjá. Nígbà náà ni owó tẹ̀yìn mọ́lẹ̀. Bí ó bá jẹ́ bẹ́ẹ̀, èwo ni ìsásókè ìsásódò wa? Ó sì ń sọ ní ẹsẹ̀ 19, níwọ̀n ìgbà tí ó bá jáde lọ ni yóò mú yín, nítorí ní gbogbo òwúrọ̀ ni yóò re kọjá, lé ọ̀sán àti lé òru, kìkì ìgbúrò rẹ̀ yóò sì di ìjáyà. Nítorí àkété kúrú ju ibi tí ènìyàn lè na ara rẹ̀ sí lọ. Àkété ni a ń pè ní bẹ́ẹ̀dì. Ó sọ wípé kí ó lè gbà wá dúró, nítorí ó kéré ju ìdíwọ̀n wa lọ. Ó sì sọ wípé ìbora kò ní ìbò tó èyí tí òun lè fi bo ara rẹ̀. Ohun tí a ń gbé káàkiri, èyí tí a ń so mọ́rùn, èyí tí a ń fi sí ìka ọwọ́, èyí tí a ń so mọ́dì, ó ń sọ fún wa wípé ó dàbí ẹni tí ó ní nǹkan kan bíi scarf kékeré ní àkókò òtútù. Tí a sọ pé obìnrin ìbora rẹ̀ da, tí ó sì mú nǹkan náà jáde kékeré báyìí, tí ó sọ pé wo ìbora mi nìyí lákòókò òtútù, àkókò ọyẹ ẹgbẹ́ ẹ lọ, ó lóun ní ju bẹ́ẹ̀ lọ. Ìwọ ronú ẹ,
eni to ni gele ori eyen nikan agbalagba to je pe ko ni nkankan ju gele ori obirin nikan lati fi bora ni akoko otutu eta abota rupa ninu aye iru eniyen ko ju be lo ki je abuto to o si sese ki o je awon elomiran ti won joko ninu ese ti won ni ki ori ofe olorun ki o ma po si awon ti ma so pe bi owo mi ba tesamu o pari ki o so ma sare ni ki a je ki o ma fese fe a fi ki owo mi ki o ma ti tesamu ni suru o ni Samuel kini ori kerin awon ti owo won teru nkan be ti won ti eju samu lo apote eri olorun gan paapa ni o bo si won lowo ibe ni a fi majemu ti olorun ba israeli da ibe le a fi si awon mana ti won je le agiju ibe le a fi si pelu sugbon nitori won joko sinu ese bi owo won ti le te nkan won yi ti won si hoye be ni pe isegun ti de isegun o je ti won bi a ba nfe abuto to an lati kuro ninu ese ke asigba jesu christi ni oluwa ati olugbala wa eyi ni abo ti o daju eyi ni abo ti o si je iranwo fun wa ni samuel kini ori kerin mo nka fun o lati ese iketa awon eniyan si de bodo awon agba israeli si wi pe nitori kini oluwa se lewa loni ni waju awon filistini e je ki a mu apoti majemu oluwa ti nbe ni silo sodo wa pe nigba ti o ba de aarin wa ki o le gba wa kuro lowo awon ota wa awon elomiran wa ti o je wipe samu ni won wa kaakiri ki samu yi ki o le gba awon kuro le owo ota won awon elomiran o sese ki won ki o je alaboyun iro kuro lenu won eja kuro lowo won bi won ba fi ija pe ta pelu oko tabi pelu aladugbo won a so fun o wipe ah ki ti baba mi ki o ma ti de ba mi ni awon na se won mo po lohun ki ja be tori be bo ba so pe ki ti baba re ki o ma ti de ni awon eyan ni le mu won ni le won ni le so oro a je wipe esu baba re ni o fun oni sese sugbon iru awon eyan be bi won ba ti loyun o di ile adura pelu igo lowo won ati omi won so pe ko si ni baba ti mu mi adura gbogbo e pari binu run o bi omo yen bi o ba dabe ni pe nkan fe sowo odi bi omi adura bo ba ti kan omode lara o pari eni to n gba adura sinu omi igo gan epe kuro lenu e iyawo keji o kuro nle e ni to to lo n gba adura ni to to lo n dabe ni pe o so nkan kan to dabe ni pe o n fi ede fo opo lo n fo opo lo n pe nitori pe ko je tolorun ko si mo nkan ko mo ilana olorun o se se nipa be ke a so pe ah okan mi bale nitori pe omi adura o wa nle mi mo to won jo ni igo meje bele sele laaro igo bayi ni ma mu bele sele lale eleyi ni ma mu gbogbo e pelu ese lowo e te se o ba kuro lowo e abo ko yen o si se se ka se agbelebu pelu igi ka peter to ba kan agbelebu se ki dese ko ti fi owo ese ba agbelebu ti o kan fun oje wa gbe si enu ona wa ni jehovah jire olorun lo pese re na pelu gbogbo e aisan se o pelu gbogbo e won ru awon eyan jade ninu ilu iru ile be abo ekeni bi a ba kuro ninu ese ise oni kuro nile wa bi a ba si mo be a o sato olorun lo pelu okan ti o ronupo ada wo awon eyan won yi won so wipe nigba ti apoti eri yi ba de aarin wa eyi je ami wipe olorun olodumare ati alagbara wipe o ti de aarin won won so wipe ki o le gba wa kuro lowo awon ota wa beeli awon eniyan si ranse si silo pe ki won gbe lati ibe ewa apoti majemu oluwa awon omo ogun eni ti o joko laarin awon kerubu ati awon omo eli mejeji ofni ati Finihasi wa nibe pelu apoti majemu olorun nigbati apoti majemu oluwa debudo gbogbo israeli
si oye to be ti le mititi inu won dun o le ma wo awon elesin awon agabagebe awon ti won ja awon aluni awon eletan awon ika awon alagbere awon afi okunrin bara won je ti won ba de ile isin ni ojo isinmi ti won ba be si ni korin ti won jo ti won yo ti won pa tewo ti won fo soke won so wi pe awo ori esumole womu womu ki won si ma fo soke won so pe o pari ti ota pari ti oso pari ti eje pari ija kuro lowo won o ese kuro lowo won o si sese ki won gba awe ki won yira nile ki won ke hallelujah ki won pa tewo ki won se kini yi sugbon bi ese o ba kuro nbe iya oni kuro nbe won hoye wi pe isegun ti de o ti e le so ara re ni isegun tabi ki o bi omo ki o so pe ajagun segun bo ba kuro nu ese isegun oni de ni ese ikefa nigba ti awon filistini gbo ohun ariwo na won si wi pe ohun ariwo nla kile yi ni ibudu awon heberu o si waye won pe apoti majemo oluwa le o debudo eru si ba awon filistini won si wi pe olorun wo budo won o mo wi pe apoti lasan lo wo budo won mo wi pe samu lasan lo gbe dani wi pe agbara ti o wa ninu samu ni ese ti gba lowo e won mo wi pe korofo bibeli lo gbe dani agbara to wa ninu bibeli ti eko to ye koro ti o ma je ki agbara ni ki o sise ni igbesi aye wa nigba ti wo fun ara e oni eko ati igbala ti o wa ninu bibeli e pali ofo lo gbe dani ko sagbara nu e mo fun o abi mo agbe sori bedi ani agbe bibeli ti agbe sibi irori e a so pe e mo gbe bibeli sibe o bo so ba wa ko sa bi aje ba ko fo lo kiri be gba to ba jewo ese to ba ko sile ni agbara ti o wa ninu oro olorun ati agbara ti o wa ninu eje jesu lo ma le je fun eyan nitori be eru ba awon filistini won si wi pe olorun wo bodo won si wi pe awa gbe nitori pe iru nkan bayi ko siri agbe tani yo gba wa lowo olorun alagbara won yi awon won yi le olorun ti o fi gbogbo iponju pon Egypt loju le aginju sugbon leyin igba ti eru ba won die ni won so wi pe eje alagbara e se bi okunrin eyin filistini ke eyin ma se eru fun awon heberu bi won tin se eru yin ri e se bi okunrin ke sija awon filistini sija won si le israeli won si sa olukuluku sinu ago re ipani si po gidigidi awon elese ti o subu ninu ogun israeli je egba medogun opolopo awon eniyan won si gba apoti eri won o tan o se o ti gba samu lowo e aje o ti gba bibeli lowo e gbogbo eyi ti anka bi isoro ba de ni oganjo oru ka orin dafidi iketalelogun ni emeje won ti gba lowo e ese ko ti mu iponju ba o apoti eri to wa lowo won igbekele won ohun ti o je idakoro ninu okan won won so fun awi pe won si gba apoti eri olorun ti a ba n fe ki agbara re ki o se ti wa o daju wipe ani lati ko ese sile gbohun ti olorun so fun wa ni orin dafidi ikokanleni aadorun 91 ikokanleni aadorun esan okan inu bibeli wa bi o ba je wipe ni tooto ni olorun jacob ni o je abo wa ti a ti wa si bi sasi ati bi sadi ti o je ti o nipon ti o si se iye bi iye pupo bi o ba si ese lowo wa bi a ba ti fi ese wa ranse si idajo ti a so fun olorun wipe olorun jo ese mi ni mo mo wipe jesu ku fun bi o si fe ma tesiwaju ninu ese gbogbo awon onde awon oruka awon egba orun gbogbo awon nkan ti a so mora fun abo ti a ti ko sile ti a ti jo won ninu ina awon igbekele wa ninu awon baba isale tabi babalawo
tabi onisegun kan ti a ti ju sile ti a sin so wipe igbagbo mi duro lori Jesu Christi eyi si ni dako mi wipe igbekele miran mi oni apata yeraye eyi ti a pe ni Jesu Christi oni bi sadi mi eje re ti o si ti ha re yo eje ti o ta sile oni abo fun mi bi o ba je be o daju wipe abo re yo daju lori re eyi ni awon eni igbala olorun awon ti won je wese won ti won ko sile awon ti won ri igbala Jesu gba lofe tori ofe ni akifowora o kan gba wipe ani lati je wese wa ki ako sile ki re ati anu yi ki o le je ti wa awon wonyi ni olorun fi si ibi ipamo o so wipe eni ti o joko ko so wipe alarin kiri isansa ti yo wa sodo olorun lojo kan bi o ba tun ti jade to tun ri siga atun ma fa siga fi ojo sunday atun lo si lesi awon yen won joko ni bi kokoga ogo won da bi awon ti o wa se ko bibeli ni aya oni ti an se sugbon bi o ti jade ni o tun ti ri awon ore ka atijo awon agbere won ni o ba agbara olorun kuro ni igbesi aye re gba ti ese ba ti wole pasan iya pasan ese ati idajo olorun atun tele sugbon awon ti o so wipe mo ti pinya pelu ese pelu esu ati pelu irera aye awon ti won ti fi eje ti a ti fi eje Jesu we awon ti a ti se loso pelu agbada ododo ti a ti fi wo won awon ti ese ti kuro ni igbesi aye won awon ti won sin olorun le emi ati le otito awon ti ro eke ti o tun si le enu won mo awon ti emi olorun jeri ninu okan wipe won ti di omo olorun igbesi aye tuntun ni won sin gbe nisisiyi awon won yi le eni ti o joko ni ibi ikokoga ogo awon ni o n gbe abe ojiji olodumare emi o wi fun olorun pe iwo le abo ati o di mi olorun mi eni ti emi gbekele ta lu gbekele ni ogonjo oru bi idagiri ba de ta ni gbekele re se epo ti won se sinu igo ti a n pe ni ti won pe ni ero se ohun ni igbekele re bi o ba je ifoju okan se epo lasan lasan o n le isu lo o mo wipe bi aisan ba de esu lo wa n di e se epo ti awon elese se igo ti awon elese se owo ese ti won fun ara e to te bonu igo to fi ro to fi si atari omode se ohun lo n le isu lo ifoju okan ni o ni olorun olodumare eni giga eni ayeraye eni igbani o ni ohun ni igbekele mi eni ti emi gbekele ni tooto ohun o gba o ninu ikekun awon peyepeye awon tafatafa awon ti won ma n tafa ninu aye si eniyan ati ninu ajakale arun buburu yo fi iye re bu o abe iye apa re ni wo si gbekele otito re ni yo si se asa ati apata re iwo ki yo beru nitori eru oru tabi fun ofa tin fo le osan tabi fun ajakale arun tin rin kiri le okunkun tabi fun iparun tin pani tin run ni le osan gangan egberun yo subu le egbe re awon ti ko ni abo niyan o awon ti won fi eke ati rose abo won awon ti won gbekele ohun ti o wa ninu aye won a ma subu ni egbe egberun le egbe re ati le egbarun le apa otun re sugbon ki o sumo odo re kiki oju re bi o ba je ko ti fi Jesu se abo re bi o ba ti ba je pe Jesu ti di olugbala fun o ti a ti gba o kuro ninu ese kuro ninu ija kuro ninu aso kuro ninu irinkirin kuro ninu afi oro kelebanijo ni o so fun o wipe kiki oju re le iwo fi ma ri ni o fi ma ri ti o si ma wo ere awon eniyan buburu nitori iwo oluwa ni se abo mi o le ma bere lowo ara re ma tan ra eje o se olorun ni abo re se oluwa le abo re tabi e to so sile e to fi si abe ibosun re e ti o fi si inu apoti re se ohun ni ibi abo fun o
bi o ba je itanje gba to gba te eyan kuro nile ti o fi ogun dudu ti a lo atare ati alangba ti a jo ninu ina ti a de ti a ti a so sinu awo agutan gba ti agutan wa laaye ti o se onire agutan tolorun fun wa ka ma je ka ma sara awon eyan won tun so di nkan mi won so di eru jeje won tun mu awo re won tun di edu kan sinu e won tun fi sinu lebo ba fe jade ki edu ni ki o ma so ohun ni e abajo ti o le nku oleru ayi bo ba wa loja ki o le ta atun fi nkan bi e bi eyo owo te atun lo wa lati bi kan ati atun fi si abe apere ti a fi ta nkan abajo ti agbe agba na le olowo sugbon bi o ba je pe gbogbo nkan won ni ni oko sonu ti o so wi pe oluwa le abo mi o sin sesho lori mi to pe mo se ye bi ele oju re o so fun a wi pe kiki oju re ni o ma fi ri ti o si ma wo ere awon eniyan buburu nitori iwo oluwa ni se abo mi iwo ti fi oga ogo se ibugbe re buburu kan ki o subu lu o be ni arukarun ki o sun mo ile re eyi ni abo ti o daju fun awon ti won gbekele olorun ba mi wo Deuteronomy ori iketa le ni ogbon Deuteronomy ori iketa le ni ogbon 33 eta lati ese ikerin dini ogbon 26 titi de ikokan dini ogbon nisinsin ni mo fi abo ti o peye abo ti o daju mo fi han o wa ku si owo re bi o ba fe gba abo ti olorun pese fun o Deuteronomy ori keta le ni ogbon lati ese ikerin dini ogbon ko si eni ti o dabi olorun iwo jesuru ni ti ngun orun mo iran lowo re ati ninu ola nla re le oju orun olorun ayeraye ni ibugbe re olorun ayeraye ni olorun ti o ti wa ki esu ki o to wa olorun ayeraye ni o ti wa ki a to da awon ota re olorun ayeraye ni o ndide ti o so fun esu ati fun awon ota re pe panumo ti won o si le mi fi si o olorun ayeraye ni eni ti o mo opin lati ibere eni ti o mo atubota aye re eni ti o si setan lati toju re ati lati pa omo o ni olorun ayeraye ni ibugbe re ati ni isale ni apa ayeraye wa ni isale re wo olorun bi o ti ga to ni o wa ni oke o dabi abo fun o si wa ni isale pelu owo re owo nla re owo ti gbani owo ti yoni ninu ofin owo ti yoni ninu iya pelu owo re abe re ni apa ayeraye wa ni isale re o si ti ota kuro ni waju re o si wipe ma parun Israeli si joko le alaafia orisun Jacob nikan ni ile oka ati ti oti waini pelu orun re nse irisile alaafia ni fun iwo Israeli ta le o dabi re iwo eniyan ti ati owo oluwa gbala je ko wa ye o nisinsin we pe igbala se pataki ta le o dabi eni ti ati owo olorun gbala asa iran lowo re ati eni ti se ida olanla re awon ota re yo si teriba fun o iwo o si ma te bi giga won mole eni ti o fi olorun se abo re ati apa re awon ti ni aka nibe yen ninu iwe owe ni ati so fun wa ni ori ikejile ni ogun iwe owe ori ikejile ni ogun ni ese ikewa de o so fun wa iru abo ti olorun pese fun wa abo ti o daju iwe owe ori ikejile ni ogun ese ke ese ikewa ati ese ikokanla bi eni wepe ile eso agbara ni oruko oluwa iwe owo ori keje din ni ogun ni o ese kewa oruko oluwa ile eso agbara ni
olododo sa wo inu re o si la oruko oluwa oruko oluwa ile iso agbara ni olododo sa wo inu re ise elese o ise elegan ki ise eni ti o ni fi oro olorun se sugbon olododo eni ti o ti je wo ise re ti o ti ko sile eni ti o ti bebe fun anu lodo oluwa eni ti a ti fi eje jesu wo inu okan re mo eni ti a ti fi eje jesu ra pada eni ti a ti gba okan re la awon wonyi ni olododo oruko oluwa ile iso agbara ni olododo sa wo inu re o si la oro oloro ni ilu agbara re o si dabi odi giga le oju ara re eni ti o le oro a ma fi oro re se ibi giga ilu agbara ati ilu abo eni ti o ni oyin ni a ma fi oyin ni ohun ni ye ara re ka bi ilu agbara ati bi abo sugbon ikeni o ni oju ara re ni o ti dabi odi giga sugbon eni ti o ba nfe bo lowo ajakale arun lowo iku ojiji lowo ofa ti o nfo kaakiri ni osan gangan lowo ajakale arun ti oru ati lowo ohun ti o nlo ninu aye oni sawo ibi giga ile iso agbara ti olorun oruko oluwa le olorun se fi fun wa lati je ile iso yi bi o ba sawo inu re o daju we pe ola a o si da oni ide eso olorun yo si wa le ori re ki a to lo gbadura ni anwo malaki ori keta malaki ori keta ese ikerin nini ogun malaki ni iwe ti o gba ninu majemu lai lai ori keta ese ikerin dini ogun nigba na le awon ti o beru oluwa nba ara won soro nigba kugba oluwa si teti si o si gbo o si ko iwe iranti kan ni waju re fun awon ti o beru oluwa ti won si nse asaru oruko re wo si je temi ni inikan le oluwa awon mogun wi le ojo na ti emi o da emi o si da won si gege bi eniyan ti ma da omo re si ti o si olorun so wipe ni ojo wahala ni ojo idagire ohun o da o si ohun se owo se itoju re ohun o je aabo fun o bi o ba je wipe o fi ara re sinu kiko eko oro olorun eyi ti a n wa ti a n so fun a wipe ki a wa ko eko oro olorun ki a wa gbo ti oluwa ki olorun ki o le gbo ti wa ki se lasan bi o ba wa ni ojo ojo aya oni ti a ti a fi eko bibeli ti yoruba si bi o ba n wa ti o n gbo eko oro olorun ti o si mu igbesi aye re pada bo sipo gege bi oro olorun o n so wipe ki se lasan wipe ohun a ni o gege bi ni ohun a ma seso lori re ohun a si je ibi abo re ki olorun ki o si to le je ki o to le je ibi abo re gbogbo abo eke gbogbo iro ti a sa pamo sabe re o se pataki wipe ki a ko won sile ki a si so fun olorun wipe olorun iwo le abo ati agbara mi iwo le lowo lowo iran lowo ni igba ikanju fun mi o so pe nitori na ni emi ki yo beru bi a ti le si aye ni idi ti a si se awon oke nla nipo esi inu okun bi omi ti le nho ti o si ru bi oke ti le bi ti le mi nipa owo bibi re odo nla kan wa kise yi ti o mu ilu olo inu ilu olorun dun ibi mimo oga ogo olorun nbe le arin re a ki o si nidi olorun yo ran lowo ni kutukutu owuro oluwa awon omo ogun wa pelu wa olorun jacobo le abo wa ati je ki o di mo fun ni asale yi ibi abo tuto ibi abo ti o daju ibi abo ti ki jani tile le ojo ikanju o wa ku si olowo lati gbadura lati wa oju oluwa bi o ba mo wi pe ese si wa ninu ago re ese wa ni igbesi aye re ki o so fun olorun ki ibi abo ti olorun ti pese sile ki o le je ti re gbogbo abo eke gbogbo iro ti a sa pamo si abere ki a je ofin olorun ki a ko sile oruka owo ni igbadi ti idini onde ni tabi egba ti a somorun
tàbí èyí tí a rìn mọ́lẹ̀ ní ilé wa tàbí èyí tí a sọ̀rọ̀ sójú fèrèsé tàbí sí ẹnu ọ̀nà kí a já wọn kúrò kí a sì sọ fún ọlọ́run wípé lónìí ó gba jésù gẹ́gẹ́ bí olùgbàlà rẹ okọ ẹ̀ṣẹ̀ sílẹ̀ jésù sì jẹ́ ẹni tí ó ra ọ padà kúrò lọ́wọ́ ẹ̀ṣẹ̀ kúrò lọ́wọ́ èṣù kúrò lọ́wọ́ ẹni bíìnì bí o bá sọ fún ọlọ́run ó dájú wípé yóò gbọ́ tìrẹ kéèpé nígbà tí ó wà nítòsí nísinsìnyí kí ó lè gbọ́ tìrẹ kí ó lè gbọ́ àdúrà rẹ bí wàhálà bá wà fún ọ sọ fún jésù bí o bá ti ń fi ààbò èké ṣe ìsádi rẹ jẹ́wọ́ nǹkan wọ̀nyí fún ọlọ́run kí o sì kọ́ ọ sílẹ̀ bí o bá sì ti ń tan ara rẹ jẹ wípé sáàmù ní ibi ìsásí tirẹ tàbí àgbélébu tí o sọ̀rọ̀ mọ ilé tàbí omi ìgò tí a yà sí mímọ́ lòrò wípé yóò jẹ́ ibi ààbò fún ọ tàbí ilé tí a kọ́ sí àgbàlá ibì kan ni ó rò pé yóò jẹ́ ibi ààbò fún ọ àti jẹ́ kí ó di mọ̀ fún ọ lónìí èyí tí ó jẹ́ ibi ààbò tòótọ́ orúkọ olúwa ilé ìṣọ́ agbára ni bí olódodo bá sá wọnú ẹ àbódájú ẹ̀jẹ̀ rẹ̀ ni a ti ta sílẹ̀ fún ìmúkúrò ẹ̀ṣẹ̀ wa lọ́fẹ̀ẹ́ ni a ń gba ìgbàlà lọ́wọ́ rẹ̀ képe kí ó lè gbà ọ́ kí ó lè tún ìgbésí ayé rẹ ṣe wá sọ́dọ̀ jésù lónìí bí o bá jẹ́wọ́ tí o sì kọ ẹ̀ṣẹ̀ rẹ sílẹ̀ àánú ọlọ́run àti ìdáríjì láti ọ̀dọ̀ rẹ yóò jẹ́ tirẹ képe olúwa yóò sì gbà ọ́ jẹ́ kí a ṣako kí ó padà wálé bí o bá ti mọ ọlọ́run tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ṣùgbọ́n o tún ti padà sínú ayé àti sínú ẹ̀ṣẹ̀ padà wá sí ilé a dúpẹ́ fún iṣẹ́ ìgbàlà tí jésù wá láti ṣe fún wa a dúpẹ́ fún ìyà tí ó jẹ nítorí tiwa a dúpẹ́ fún ẹ̀jẹ̀ tí ó ta sílẹ̀ nítorí tiwa a sì dúpẹ́ fún ọ̀rọ̀ ọlọ́run tí ó fi fún wa àti fún àwọn ènìyàn tí ó ti pèsè sílẹ̀ láti máa fi ọ̀rọ̀ yìí yé wa bàbá ọmọ àti ẹ̀mí gba ọpẹ́ àti ìyìn wa ọ̀pọ̀lọpọ̀ ló wà ní ìlú yìí àti ní orílẹ̀-èdè yìí tí wọn kò ní àǹfààní láti gbọ́ ohun tí ó ń jẹ́ kí a gbọ́ nítorí ó sọ fún wa pé ìbùkún ni ó fún ojú wa fún ohun tí a ń rí ìbùkún ni fún etí wa fún ohun tí a ń gbọ́ bàbá nítorí oore tó ṣe wá yìí a dúpẹ́ lọ́wọ́ rẹ gba ọpẹ́ àti ìyìn wa ṣùgbọ́n à ń bẹ̀ ọ́ bí a ti ṣe olóríire tó tí ó sì ti fún wa ní àǹfààní ìtó láti gbọ́ ọ̀rọ̀ ìyìn rere ọ̀rọ̀ tí ó ń gba ẹ̀ṣẹ̀ lọ́wọ́ ẹlẹ́ṣẹ̀ tí ó sì ń gba ìpọ́njú lọ́wọ́ ẹni tí ń jìyà ọ̀rọ̀ tí ó ń fi ààbò fún ẹni tí kò ní ààbò tí ó ń dá sílẹ̀ tí ó sì ń tú sílẹ̀ tí ó ń rání padà
abẹ o wipe gẹgẹ bi o ti fi oro yi fun wa lofe pe onkohun ko ni gba lowo wa ni oruko Jesu abẹ o wipe ni gba kankan ni gbesi aye wa a o ni fi aye sile fun ore tabi fun ebi tabi fun awon elesin ni igboro lati gba anfani yi lowo wa ni oruko Jesu adupe fun kan ti o ko wa ni asale yi o ti je ki o di mimo fun awe pe iku le ri ese o si ti je ki o di mimo fun awe pe okan kokan ti o ba se yo ku ati wo pe awon ojo awon eni rira awon oso awon ti o wa ni egbe imule tabi egbe okunkun tabi awon emere awon eni ika ati awon elese ti won ko lati ko ese sile o so fun a wi pe inu inorun apadi ni igbeyin won a o si fe ki eyi ki o je ti wa ya nbe o wi pe fun iye okan kokan ti o ba ti ko ese re sile ti o si ti jewo fun o tokan tokan pelu ipinu lati ma pada sinu awon ese won yi mo ti o si nbebe fun iwe inuma ati igbala nipa ise irapada Jesu Christi abẹ wi pe idani loju igbala ti o ma nfi fun awon ti o ba kepe o fi fun oni oruko Jesu a si be wi pe igbesi aye otun irin otun oro otun iwa otun bi se gbogbo awon eniyan wonyi loso ni oruko Jesu èyí tí a ti gbọ́ ní àṣálẹ̀ yìí nípa ààbò tí ó dájú jẹ́ kí ó jẹ́ ti ẹnì kọ̀ọ̀kan wa apá ayérayé tí ó sọ fún wa wípé yóò wà ní abẹ́ wa àti ọwọ́ agbára rẹ tí ó ṣí dìbò wá jẹ́ kí ó jẹ́ ti wa ní orúkọ Jésù ó sáà ti sọ fún wa wípé kìkì ojú wa lè ọ̀fìn máa rí èrè àwọn ènìyàn búburú wípé àrùnkárùn kí ó sun máa gọ́ wa nítorí wípé a ti fi ọlọ́run ayérayé yìí àti ọlọ́run alágbára ọlọ́run jákọ́bù ṣe bí abo wá abẹ ọ wípé àwọn ìlérí wọ̀nyí yóò jẹ ti wá ààbò tí ó wà nínú àwọn ìlérí wọ̀nyí yóò jẹ ti wá ibi tí ìjìyà bá ti wà tẹ́lẹ̀tẹ́lẹ̀ ibi tí ìṣẹ́níṣẹ́ ti wà tẹ́lẹ̀tẹ́lẹ̀ ibi tí ọwọ́ ayé ti wà tẹ́lẹ̀tẹ́lẹ̀ ibi tí ọ̀tánì tí ó ti ń jẹlẹ̀rún tí ó sì ń parun tí ó ti wà tẹ́lẹ̀ tẹ́lẹ̀ bàbá mú òpin wá sí nǹkan wọ̀nyí ní orúkọ Jésù tú àwọn òǹdè sílẹ̀ mú àwọn aláìsàn láadá a sì bẹ̀ wípé àwọn tí ó ti yàgàn wọ́wọ́ tọ́ wọn kí ó sì gbọ́ ti wọn kí ó sì mú ẹ̀dùn ọkàn ẹnì kọ̀ọ̀kan wá kí o mú ọ sí iwájú ìtẹ́ rẹ kí o sì ṣe owó wa lóore adúpẹ́ kò ti gbọ́ nítorí agbàdúrà ní orúkọ Jésù Kristì olúwa wa.

0: àṣẹ nítorí bí ó bá ṣe pé a fi àwọn kèfè ń ṣe alájọni nínú ohun ẹ̀mí wọn ajigbèsè sì ni wọn láti fi nǹkan ti ara ta wọn lọ́rẹ. Nítorí náà nígbà tí mo bá ti ṣe èyí tán tí mo bá sì ti di èdídí èso yìí fún wọn tán èmi ò ti ọ̀dọ̀ yín lọ sí Spania. Mo sì mọ̀ pé nígbà tí mo bá dé ọ̀dọ̀ yín èmi ò wá ní kíkún ìbùkún ìrere Kristi. Mo sì bẹ̀ yín ará nítorí Olúwa wa Jésù Kristi àti nítorí ìfẹ́ mi kí ẹ̀yin kí ó bá mi làkàkà nínú àdúrà yín sí Ọlọ́run fún mi kí a lè gbà mí lọ́wọ́ àwọn aláìgbọràn ní Judea àti kí iṣẹ́ ìránṣẹ́ tí mo ní sí Jerusalemu lè jẹ́ ìtẹ́wọ́gbà lọ́dọ̀ àwọn ènìyàn mímọ́ kí èmi kí ó lè fi ayọ̀ tọ̀ yín wá nípa ìfẹ́ Ọlọ́run àti kí èmi lè ní ìtura pọ̀ pẹ̀lú yín. Ǹjẹ́ kí Ọlọ́run àlàáfíà kí ó wà pẹ̀lú gbogbo yín. Àmì. Epístólì ti Paul Apostle sí àwọn ará Rómù orí 16. Mo fi Febe arábìnrin wa lé yín lọ́wọ́ ẹni tí ṣe diákónì ìjọ tí ó wà ní Kénkrea kí ẹ̀yin lè gbà á nínú Olúwa bí ó ti yẹ fún àwọn ènìyàn mímọ́ kí ẹ̀yin kí ó sì ràn án lọ́wọ́ iṣẹ́kíṣẹ́ tí ó ń wá ní ìrànlọ́wọ́ lọ́dọ̀ yín nítorí òun pẹ̀lú ti ń ṣe olùrànlọ́wọ́ fún ẹni púpọ̀ àti fún èmi náà pẹ̀lú. Ẹkí Priscilla àti Aquila àwọn alábàáṣiṣẹ́ mi nínú Kristi Jésù àwọn ẹni tí ó ti ìtorí ẹ̀mí mi fi ọrùn wọn lélẹ̀ fún àwọn ẹni tí kì í ṣe kìkì ẹ̀mí nìkan ni ó ń dúpẹ́ ṣùgbọ́n gbogbo ìjọ láàrin àwọn kèfèrí pẹ̀lú. Ẹ sì kí ìjọ tí ó wà ní ilé wọn Ẹkí Epinetu olùfẹ́ mi ọ̀wọ́n ẹni tí í ṣe àkóso Asia fún Kristi. Ẹkí Maria tí ó ṣe làálàá púpọ̀ lórí wa. Ẹkí Andronicu àti Junia àwọn ìbátan mi àti àwọn ẹgbẹ́ mi nínú túbú àwọn ẹni tí ó ní ìyìn lọ́dọ̀ àwọn apostoli àwọn ẹni tí ó ti wà nínú Kristi ṣáájú mi pẹ̀lú. Ẹkí Ampliatu olùfẹ́ mi nínú Olúwa. Ẹkí Ubani alábàáṣiṣẹ́ wa nínú Kristi àti Staki olùfẹ́ mi. Ẹkí Apele ẹni tí a mọ̀ dájú nínú Kristi. Ẹkí àwọn ará ilé Aristobulu. Ẹkí Herodioni ìbátan mi. Ẹkí àwọn ará ilé Nakisu tí ó wà nínú Olúwa. Ẹkí Trifena àti Trifosa àwọn ẹni tí ń ṣe làálàá nínú Olúwa. Ẹkí Pasi olùfẹ́ tí ó ń ṣe làálàá púpọ̀ nínú Olúwa. Ẹkí Rupu tí a yàn nínú Olúwa àti ìyá rẹ̀ àti ti èmi. Ẹkí Asinkritu Flegoni Hama Patroba Hame àti àwọn arákùnrin tí ó wà pẹ̀lú wọn. Ẹkí Filologun àti Julia Nereu àti arábìnrin rẹ̀ àti Olimpa àti gbogbo àwọn ènìyàn mímọ́ tí ó wà pẹ̀lú wọn. Ẹ fi ìfẹnukonu mímọ́ kí ara yín gbogbo ìjọ Kristi kí yín ará èmi sì bẹ̀ yín ẹ máa ṣú àwọn tí ń ṣe ìyapa àti àwọn tí ń mú ohun ìkọ̀sẹ̀ wá lòdì sí ẹ̀kọ́ tí ẹ̀yin kọ́ ẹ sì kúrò ní ìsọ wọn nítorí àwọn tí ó rí bẹ́ẹ̀ kò sí Jésù Kristi Olúwa wa bí kò ṣe ikùn ara wọn ọ̀rọ̀ rere àti ọ̀rọ̀ dídùn dídùn ni wọ́n fi ń pa àwọn tí kò mọ méjì ní ọ̀kàndà nítorí ìgbàgbọ́ yín tàn kálẹ̀ dé ibi gbogbo. Nítorí náà mo ní ayọ̀ lórí yín ṣùgbọ́n èmi fẹ́ kí ẹ jẹ́ ọlọgbọ́n sí ohun tí ó ṣe rere kí ẹ sì ṣe òpè sí ohun tí í ṣe búburú. Ọlọ́run àlàáfíà yóò sì tẹ Sátani mọ́lẹ̀ lé àtẹlẹsẹ̀ yín ní lọ́ọ́lọ́. Oore ọ̀fẹ́ Jésù Kristi Olúwa wa kí ó wà pẹ̀lú yín. Àmì. Timotiu alábàáṣiṣẹ́ mi àti Lukiu àti Jasoni àti Sosipateru àwọn ìbátan mi kí yín. Èmi Tatiu ti ń kọ Epístólì yìí kí yín nínú Olúwa. Gaiu baálé mi àti ti gbogbo ìjọ kí yín. Erastu olùtọ́jú ìṣúra ìlú kí yín àti Kwatu arákùnrin. Oore ọ̀fẹ́ Jésù Kristi Olúwa wa kí ó wà pẹ̀lú gbogbo yín. Àmì. Ǹjẹ́ fún ẹni tí ó ní agbára láti fi ẹsẹ̀ yín múlẹ̀ gẹ́gẹ́ bí ìrere mi àti ìwàásù Jésù Kristi gẹ́gẹ́ bí ìṣípayá ohun ìjìnlẹ̀ tí a ti pamọ́ láti ìgbà ayérayé tí a sì fi hàn ní ìsinsìnyí àti nípa ìwé mímọ́ àwọn wòlíì gẹ́gẹ́ bí òfin Ọlọ́run ayérayé tí a ń fi hàn fún gbogbo orílẹ̀-èdè sí ìgbọràn ìgbàgbọ́ Ọlọ́run ọlọgbọ́n nìkan ṣoṣo nípasẹ̀ Jésù Kristi ni ògo wà fún láéláé. Àmì. Èyí ni òpin Epístólì ti Paul Apostle sí àwọn ará Rómù.
1: DCLM Radio. Your spiritual welfare is our concern. Ẹ jẹ́ kí a gbàdúrà. Bàbá wa tí ń bẹ lé ọ̀run, a dúpẹ́ fún ìfẹ́ tí ẹ fi hàn wá tí ẹ fi rán Jésù, ọ̀hún bíbí yín kan ṣoṣo, sí ayé láti kó fún wa lórí igi àgbélébó. À ń bẹ̀ yín wípé ikú tí Jésù kó lórí igi àgbélébó, wípé nítòótọ́ yóò ṣe ètùtù fún ẹ̀ṣẹ̀ ẹnìkọ̀ọ̀kan wa, lórúkọ Jésù. À ń bẹ̀ yín wípé lónìí bí a ó ti

Àì wí mímọ́ tí a ó sì kọ́ ohun tí àgbélébó àti ìgbàlà wa dúró lé lórí. Abẹ̀yìn wí pé a ó jẹ́ kí ọ̀rọ̀ yìí kí ó yé wa, kí ọkàn wa kí ó tẹ́wọ́ gba ọ̀rọ̀ yín, kí a sì fi ìgbàgbọ́ gba ohun gbogbo tí ọkọ̀ wa nínú ọ̀rọ̀ yín lórúkọ Jésù. À ń bẹ̀yìn wí pé níbikíbi tí ẹ̀ṣẹ̀ bá sá pamọ́ sí nínú ọkàn, nínú ìwà, nínú ilé, à ń bẹ̀yìn wí pé gbogbo nǹkan yìí ni a ó lè jáde pẹ̀lú agbára ẹ̀mí lórúkọ Jésù, wípé a ó di òmìnira, ẹ ó tó wa sílẹ̀, ẹ ó gbà wá là ìgbésí ayé tí ó yẹ ọmọ Ọlọ́run, ẹ ó fún olúkúlùkù wa lórúkọ Jésù. Ẹ ṣe wa lójú láti rí ohun ìjìnlẹ̀ nínú ọ̀rọ̀ yín. A mọ̀ wípé ẹ ti gbọ́, wípé ẹ ó sì ṣe é fún wa lórúkọ Jésù Kristì Olúwa wa. Ní ìsinsìnyí, a ń fẹ́ kọ́ ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run tórodólé lórí àgbélébó àti ìgbàlà wa. Àgbélébó àti ìgbàlà wa. Nínú Àìsáyà orí ìkẹta lé ní àádọ́ta láti ẹsẹ̀ ìkẹrin sí ẹsẹ̀ ìkẹfà, ó ní lóòótọ́ ó ti ro ìbìnújẹ wa, ó sì gbé ìkáàánú wa lọ, ṣùgbọ́n àwa kà á sí bí ẹni tí a nà, tí a lò láti ọ̀dọ̀ Ọlọ́run, tí a sì pọ́n lójú, ṣùgbọ́n a ṣáálé ọgbẹ́ nítorí ìrékọjá wa, a paálé ara nítorí àìṣedédé wa. Ìnà àlàáfíà wa wà lára rẹ̀, àti nípa ìnà rẹ̀ lè a fi mọ́ wa lára dá. Gbogbo wa ti ṣìnà kirikiri bí àgùntàn, olúkúlùkù wa tẹ̀lé ọ̀nà ara rẹ̀, Olúwa sì mú àìṣedédé wa gbogbo pàdé lára rẹ̀. Nínú Májẹ̀mú titun ní Pétérò kìíní ni a ti ń ka orí kejì. Pétérò kìíní orí kejì ẹsẹ̀ ìkẹrìnlélógún. Ẹni tí òun ti kára rẹ̀ fi ara rẹ̀ ru ẹ̀ṣẹ̀ wa lórí igi, èyí ni lórí igi àgbélébó, pé kí àwa kí ó lè di òkú sí ẹ̀ṣẹ̀, kí a sì di ààyè sí òdodo nípa ìnà ẹni tí a mọ̀ yín lára dá. Bí a bá ń sọ nípa àgbélébó, kì í ṣe wípé igi tí Jésù kú, lórí igi tí Jésù kú nìkan là ń sọ̀rọ̀ rẹ̀. Bí a bá ń sọ nípa àgbélébó yìí tí ó jẹ́ ògúnnágbòǹgbò fún ìgbàlà ẹnìkọ̀ọ̀kan wa, a ń sọ nípa ìjìyà Kristì, nípa ìjàporo Kristì, nípa ìfaradà ìrora Kristì, ìkérora ìkóró àti ìróbọ Kristì tí ó ṣe fún wa lórí igi ìbànújẹ́ kan tí a ń pè ní àgbélébó, lórí òkè kan tí a ń pè ní Kálfárì. Bẹ́ẹ̀ sì ni ikú oró tí a ń sọ nípa rẹ̀ yìí, èyí ni ikú oró Jésù Kristì lórí igi àgbélébó, kò ṣe ṣì rárá, nítorí a ti sọ tẹ́lẹ̀ nípa rẹ̀ láti àtẹ̀tẹ̀kọ́ṣe nínú Bíbélì. Bí o bá jẹ́ ẹni tí ó ń ka Bíbélì dáradára, ó rí wípé láti ìbẹ̀rẹ̀ nígbà tí ènìyàn ti ṣubú ni a ti sọ nípa ikú Jésù. A tilẹ̀ sọ wípé ṣe ni a ó kan Jésù Kristì mọ́gi. Bí o bá wo Genesis orí kẹta ẹsẹ̀ ìkẹẹ̀dógún, ó ní èmi ó sì fi ọ̀tá sàárín ìwọ àti obìnrin náà. Ọlọ́run bá Sàtánì tí ó fi ara hàn ní ẹbí bí ejò níhìn, ó ní èmi ó fi ọ̀tá sàárín ìwọ ejò láéláé nì tí ṣe èṣù àti obìnrin náà, àti sàárín irú ọmọ rẹ àti irú ọmọ rẹ̀, òun ó fọ lé orí, ìwọ ó sì pa á ní gìgísẹ̀. Wípé a ó pa ọmọ Maria, ọmọ obìnrin náà, a ó pa á ní gìgísẹ̀, èyí ń tọ́ka sí ìkànmọ́ àgbélébó, ìkànmọ́gi tí Jésù ṣe fún wa ní orí igi àgbélébó fún ìgbàlà wa, fún ìmúkúrò ẹ̀ṣẹ̀ wa, kí ó lè yé wa wípé ohun tí a ń sọ nípa àgbélébó àti ìgbàlà wa, wípé kì í ṣe ohun tó ṣàdédé wá tàbí ohun tó ṣèṣì.
a o ti le ri oro ti Jesu so lori igi agbelebo a o ri ninu akosile nibi egba odun ki Jesu Christi ki o to de ninu ori Dafidi a o ka awon ese die lati je ki o ye wa wipe bi amotele olorun ohun ti a ti so tele wipe yo sele ni o si se pataki to be ge ti olorun ti o fi ko awon nkan wonyi ninu iwe mimo ni opolopo odun ki Jesu to de ori Dafidi ori kejilelogun ese ikini bi o ba je eni ti o ti mo itan iko Jesu awon ese ti an ka yi ko ni se ajeji fun rara o ni olorun mi e se ti iwo fi ko mi sile oran ti we pe awon oro wonyi ni Jesu Kristo lo wa nigba ti o ku lati se ise ase pe igbala wa ni o so lori igi agbelebo ese ikeje o ni gbogbo awon ti o ri mi nfi mi rerin eleya won yo shoti ete won won mi ori won pe je ki o gbekele olowa ohun o gbaala je ki o gbaala nitori inu re dun si yi ni bi won tin se eleya Jesu nitori we pe o ku iku oro iku ibanoje fun enikokan wa ni ese ikerindinlogun ni o nso we pe nitori awon aja yimika ijo eniyan boboru ti kamimo won lumi li owo won si lumi li ese wipe won lu ohun li owo pelu iso won lu li ese pelu iso eyi n toka si iku ori igi agbelebo ni ese ikejidinlogun oni won pin aso mi fun ara won won si se keke le aso ileke mi gbogbo nkan wonyi ni a ri ewe pe o sele lori igi agbelebo eyi ni o n je ki awa ti a gbagbo ninu Jesu awa ti a ti fi eje re ra pada awa ti olorun se lore ti o mu ese wa kuro pelu eje ti Jesu ta sile lori oke Calvary eyi ni o je ki a mo we pe ohun ti a gbagbo ki n se itan lasan o je ohun ti o ti ni akosile ninu majemo lailai ti a si muse ninu majemo titun ninu Zechariah ori ikejila ese ikewa je ki a tun wo ikan ninu akosile ti a ti se ki Jesu to wa saye ti o si sele nigba ti Jesu Kristi wa lori igi agbelebo Zechariah ori ikejila ese ikewa emi o si tu emi ori ofe ati ebe sori ile Dafidi ati sori Jerusalemu won si ma wo mi eni ti won gun li oko se ori nisisiyi yi ni ohun ti o sele nigba ti Jesu wa lori igi agbelebo o ni won o ma wo mi eni ti won gun li oko won si ma sofo re gege bi eniyan ti sofo fun omokunrin re kan soso se o mo we pe oruko ta n pe Jesu ni omo bibi olorun kan soso o wa n so fun a we pe awon omo Israeli wo ma se ofo Jesu gege bi omokunrin kan soso omokunrin re kan soso wo si wa ni ibanuje bi eni ti ibanuje fun akobi re eyi n toka si Jesu Kristi ti o ku lori igi agbelebo we pe won gun ole oko won lu ole owo won lu ole ese we pe ki o le se irubo fun ese wa ni kete ti omo eniyan sebo kuro ninu ipo giga ipo ola ipo iwa mimo ati idapo alailegbe pelu olorun ti o wa tele be na ni olorun se eto fun igbala wa nitori we pe olorun ko fe lati dagun la nipa oran eniyan nitori be o seto fun igbala wa iku Jesu ni o gba wa lowo ese nitori we pe bibeli so fun wa o ni iku ni ere ese sugbon bi abagba olorun gbo ayi iku to wa lori wa ayi pada si iye idi abajore ti omo olorun bibi kan soso omo bibi olorun kan soso Jesu alailese alailaboko eni mimo alailabawon ti o fi ni lati fi ara re ru ese wa
lórí igi àgbélébó láti gbà wàhálà àti láti sọ wá di òmìnira. Ṣé ó ṣeéṣe fún ẹnìkan láti sanwó ìràpadà rẹ̀ èyí tí ìbá fi jẹ́ wípé kò lẹ́tọ̀ọ́ fún Jésù tàbí kò ṣe dandan fún Jésù láti lọ sí orí igi àgbélébó láti kú fún ẹnìkọ̀ọ̀kan wa? Nínú orin Dáfídì ni Dáfídì ti jẹ́ kí ó yé wa pẹ̀lú ìmísí ẹ̀mí Ọlọ́run. Orin Dáfídì orí 119. Orin Dáfídì orí 119 láti ẹsẹ̀ ìkẹfà, ó ní àwọn tí ó gbẹ́kẹ̀lé ọ̀rọ̀ wọn tí wọ́n sì ń ṣe ìlérí lí ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ wọn. Kò sí ẹnìkan bí ó ti wò kí ó ṣe tí ó lè ra arákùnrin rẹ̀, bẹ́ẹ̀ ni kò lè san owó ìràpadà fún Ọlọ́run nítorí rẹ̀. Nítorí ìràpadà ọkàn wọn iyebíye ni, ìràpadà ọkàn wa iyebíye ni. Ó sì níye lórí tó bẹ́ẹ̀ tó jẹ́ wípé Jésù nìkan ló lè san owó tàbí ló lè san ohun tí ó gbà, ohun tí yóò na fún ìràpadà wa. Èyí la fi ń kọ́ lórin wípé Jésù nìkan, Jésù nìkan, Jésù nìkan lórin wa. Ó ní olùgbàlà, olùwòsàn, ọba tí ń bọ̀ lẹ́ẹ̀kejì. Orin yìí jẹ́ kí ó dá wa lójú gẹ́gẹ́ bí ẹ̀kọ́ ìwé ọ̀rọ̀ Ọlọ́run wípé Jésù ni olùgbàlà wa. Ó ru gbogbo ẹ̀bí wa, òdodo rẹ̀ ló gbé wọ̀ wá, ó ń ṣagbára wa dọ̀tun. Bí o bá wá sọ̀dọ̀ Jésù tí o sì gbàgbọ́ nínú ohun tó ṣe fún ọ ní òkè Calvary, ó rí wípé gbogbo ẹ̀ṣẹ̀ rẹ àti ìdálẹ́bi àti èrí ẹ̀ṣẹ̀ ni yóò mú kúrò ní ìgbésí ayé rẹ. A wo ìkókó mẹ́ta nínú ìwàásù wa ti òórọ̀ yìí. Ìkíní, ìrúbọ Kristi. Ìkejì, ìgbàlà nípasẹ̀ Kristi. Ìkẹta, ìwẹ̀nùmọ́ nínú ẹ̀jẹ̀ Kristi. Ìkíní, ìrúbọ lórí àgbélébó tí Kristi ṣe ní Calvary. Ìrúbọ lórí àgbélébó tí Kristi ṣe ní Calvary. Ìkejì, ìgbàlà nípasẹ̀ ìkànmọ́gi Kristi ní Calvary. Ìgbàlà nípasẹ̀ ìkànmọ́gi Kristi ní Calvary. Ìkẹta, ìwẹ̀nùmọ́ gbogbo ẹ̀ṣẹ̀ pẹ̀lú ètùtù ẹ̀jẹ̀ Kristi. Ìwẹ̀nùmọ́ gbogbo ẹ̀ṣẹ̀ pẹ̀lú ètùtù ẹ̀jẹ̀ Kristi. Kí a wò ní ìkọ̀ọ̀kan. Ìkíní, a ń sọ̀rọ̀ lórí ìrúbọ lórí àgbélébó tí Kristi ṣe ní Calvary. A ń wo Ébérù nínú Májẹ̀mú titun. Ébérù orí 10 ẹsẹ 12. Ébérù orí 10 ẹsẹ 12, ó ní ṣùgbọ́n òun lẹ́yìn ìgbà tí ó ti rú ẹbọ kan fún ẹ̀ṣẹ̀ títí láé, ó jókòó lọ́wọ́ ọ̀tún Ọlọ́run. Bí o bá fiyè sí ohun tí a ti kọ́ nínú Májẹ̀mú láéláé, ó rí wípé nígbà tí a kọ́ tẹ́ḿpìlì àwọn Júù, a kò fi àyè sílẹ̀ fún àwọn àlùfáà tàbí olórí àlùfáà láti jókòó, nítorí pé ẹbọ tí wọ́n ń rú, wọ́n ní láti máa rú ẹbọ wọ̀nyí lójoojúmọ́ fún ẹ̀ṣẹ̀ àwọn ọmọ Ísíráẹlì. Ṣùgbọ́n níhìn-ín là ń sọ fún wa wípé bó ṣe ti Jésù Kristi ni wípé lẹ́yìn ìgbà tí ó ti rú ẹbọ kan fún ẹ̀ṣẹ̀, ẹbọ yìí ni ó wà títí láé. Nísinsìnyí ó jókòó lé ọwọ́ ọ̀tún Ọlọ́run. Èyí jẹ́ wípé ẹbọ yìí jẹ́ ìtẹ́wọ́gbà lọ́dọ̀ Ọlọ́run. Kò sì nílò láti rú ẹbọ mìíràn mọ́, nítorí láti ìran dé ìran fún ẹnì kọ̀ọ̀kan wa. Nígbà tí a bá wá sí ọ̀dọ̀ rẹ̀ tí a sì gbàgbọ́, ẹbọ yìí kan ṣoṣo tó ti rú lórí òkè Calvary, òun ló wà fún ìmúkúrò ẹ̀ṣẹ̀ gbogbo ọkàn tí ó bá gbàgbọ́. Nínú Pétérù kìíní orí kejì tí a ti kà tẹ́lẹ̀, kí a tún kà á lẹ́ẹ̀kan sí i. Pétérù kìíní orí kejì
ẹsẹ ìkẹrìnlélógún ẹni tí òun ti ká ara rẹ fi ara rẹ ru ẹṣẹ wa lórí igi ó ń sọ fún wa wípé ẹrù wowo tí a kò lè rò fúnra wa ẹrù ẹṣẹ ẹrù ẹbí ìdálẹbi ẹṣẹ àti ìdájọ ẹṣẹ tí a kò lè rò fúnra wa jésù kristi ó rò fún wa lórí igi àgbélébó ìní ó jẹ́wọ́ pé jésù di arọ́pò fún ẹnìkọ̀ọ̀kan wa ó wá ń sọ wípé bí ó bá jẹ́ bẹ́ẹ̀ wípé ó ti gbàgbọ́ nínú ẹ̀jẹ̀ jésù nínú ikú jésù nínú ìyà tí jésù jẹ fún ọ ó wá ní ẹsẹ̀ ìkẹrìnlélógún yìí pé kí a wá kí o lè di òkú sí ẹ̀ṣẹ̀ kí a sì di ààyè sí òdodo ó wá ń sọ fún wa wípé nípa ìná jésù yìí kan náà ni a mú wa lára dá ní Kọ́rìntì kínní orí karùn-ún ẹsẹ̀ ìkeje nítorí náà ẹ mú ìwúkàrà àtijọ́ kúrò nínú yín kí ẹ̀yin kí o lè jẹ́ ìyẹ̀fun títún gẹ́gẹ́ bí ẹ̀yin ti jẹ́ àìwúkàrà nítorí a ti fi ìrékọjá wa àní kristi rúbọ fún wa ó ní nítorí a ti fi ìrékọjá wa àní kristi rúbọ fún wa bí a bá ń sọ nípa ìrékọjá ìtumọ̀ méjì ni a lè fún ìrékọjá bí ẹnìkan bá fa ìlà sílẹ̀ bí a bá dá ìlà yìí kọjá ní ìṣelòdì sí òfin tí a ti fún wa a ń pe ohun tí a ṣe yìí ní ìrékọjá wípé a ti fún wa ní òfin a ti fún wa ní ìlànà a ti fún wa ní ohun tí ó yẹ kí a ṣe kí a má sì kọjá ààlà tí a là sílẹ̀ bí a bá kọjá ààlà yìí ó jẹ́ wípé a kọjá ààyè wa ó jẹ́ wípé a ṣẹ̀ sí òfin ọlọ́run ohun tí a sì ṣe yìí ni a ń pè ní ìrékọjá ṣùgbọ́n ìrékọjá yìí ó tún ní ìtumọ̀ mìíràn èyí ni a rí nínú Exodus orí kejìlá ní ẹsẹ̀ ìkejìlá àti ẹsẹ̀ ìkẹtàlá rántí ohun tí a ń ṣe àgbéyẹ̀wò rẹ̀ kí a lè ní ìtumọ̀ tí ó kún ìtumọ̀ tí ó yé ni nípa ìrékọjá nítorí ó sọ wípé a ti fi kristi ìrékọjá wa a ti fi rúbọ fún wa nínú Exodus yìí orí kejìlá ẹsẹ̀ ìkejìlá ó ní nítorí èmi ó la ilẹ̀ Íjíbítì já lí òru náà èmi ó sì kọlu gbogbo àwọn àkọ́bí ní ilẹ̀ Íjíbítì ti ènìyàn àti ti ẹranko àti lára gbogbo òrìṣà Ísíráẹlì lí èmi ó sì ṣe ìdájọ́ èmi lé Olúwa wọ ẹsẹ̀ kẹtàlá ó ní ẹ̀jẹ̀ náà ni yóò sì ṣe àmì fún yín lára ilé tí ẹ̀yin gbé wà nígbà tí èmi bá rí ẹ̀jẹ̀ náà èmi ó re yín kọjá èyí ni a ń sọ nípa ìtumọ̀ kejì ìkíní ni wípé àwa jẹ́ ẹni tí ó ti rí òfin ọlọ́run kọjá a jẹ́ ẹlẹ́ṣẹ̀ a jẹ́ ẹlẹ́bi a jẹ́ ẹni tí ó wà lábẹ́ ìdájọ́ ọlọ́run ṣùgbọ́n ọlọ́run fún ara rẹ̀ nígbà tí ó ń kọjá ní Íjíbítì tí ó sì ń fi ìyà ẹ̀ṣẹ̀ wọn jẹ wọ́n ó wá ń sọ fún àwọn ọmọ Ísíráẹlì wípé kí àwọn wọ̀nyí kí wọn kí ó pa ẹran fún ìgbàlà wọn ẹran yìí jẹ́ ẹran aláìlẹ́ṣẹ̀ aláìlábòkò àwọn ẹran wọ̀nyí ni ó jẹ́ arọ́pò fún àwọn ọmọ Ísíráẹlì ó wá sọ wípé bí wọ́n bá lo ẹ̀jẹ̀ ẹran yìí èyí tí ṣe àpẹẹrẹ Jésù nítorí pé Jésù ni ọ̀dọ́ àgùntàn ọlọ́run tí ó kó ẹ̀ṣẹ̀ ayé lọ ó ní bí òun bá ti rí ẹ̀jẹ̀ náà òun ó mọ̀ wípé arọ́pò kan ti kú fún wọn ó ní òun ó sì ré wọn kọjá èyí ni ìtumọ̀ kejì ti ìrékọjá ìwọ tí o ti ré òfin ọlọ́run kọjá bí o bá wo Jésù yóò di ìrékọjá fún ọ nípa wípé nígbà tí a bá rí àmì ẹ̀jẹ̀ Jésù nípa ti ẹ̀mí ní orí àtẹrígbà ilé rẹ a ó rí ọ kọjá ikú yóò rí ọ kọjá
ìdájọ́ yóò rí ọ kọjá àti ìjì ayérayé pẹ̀lú yóò rí ọ kọjá lórúkọ Jésù. Kí a lè ní ẹ̀kúnrẹ́rẹ́ ẹ̀kọ́ àti òye nínú ohun tí a kà yìí nípa ìrékọjá ní Egypt pẹ̀lú àwọn ọmọ Israeli. A wo ohun méje tí a kọ́ nípa ìrúbọ ìrékọjá náà. Bí a ti ń wo àwọn ohun méje yìí, kí ó yé wa wípé àwọn nǹkan wọ̀nyí ni a fi ń ṣe ẹ̀kọ́ kọ́ nínú ohun tí Jésù tó ti ṣe fún wa. Ìkíní, ìrúbọ kan ṣoṣo náà ni a ṣe fún ìgbàlà gbogbo àwọn ọmọ Israeli. Ní alẹ́ ọjọ́ yìí tí a ti sọ fún ọ wípé kí wọ́n fi ẹran yìí rúbọ, wípé bí mo bá rí ẹ̀jẹ̀ náà èmi ó re yín kọjá, ìrúbọ kan ṣoṣo tí a ṣe yìí ló fún gbogbo wọn ní ìgbàlà. Bákan náà ni ìrúbọ Jésù Kristi kan ṣoṣo tí ó ti ṣe níbi ẹgbà ọdún sẹ́yìn tàbí ẹgbàjì ọdún sẹ́yìn, ìrúbọ kan yìí ni ó wà fún gbogbo àgbáyé. Ìkejì, ìrúbọ kan ṣoṣo yìí tó fún tòlówó ti tálákà ti ọ̀mọ̀wé ti púrúntù. Ó yẹ kó yé wa wípé ọ̀nà ìgbàlà kò pé méjì, ọ̀nà àti bá Ọlọ́run làjà kò pé méjì, ọ̀nà láti lọ sọ́run láti gbé pẹ̀lú Ọlọ́run kò pé méjì. Ó ní kí a wò ó ọ̀dọ́ àgùntàn Ọlọ́run, òun ni ó kó ẹ̀ṣẹ̀ ayé lọ. Àbá jẹ́ olówó tàbí ajẹ́ tálákà, ọ̀mọ̀wé ni wá ni tàbí púrúntù, bí a bá sáà ti gbàgbọ́ nínú Jésù Kristì tí ó kó fún wa, a ó rí wípé ìdálẹ́bi ẹ̀ṣẹ̀ àti ìjẹgàba ẹ̀ṣẹ̀ lórí wa gbogbo rẹ̀ ni yóò kúrò lórúkọ Jésù. Ẹ̀kọ́ kẹta tí a rí kọ ni wípé ẹ̀jẹ̀ rẹ̀ ṣe ètùtù kíkún ní ìgbà náà. Kì í ṣe wípé nígbà tí a ti ta ẹ̀jẹ̀ yìí sílẹ̀, ìgbàlà tí wọ́n ní kò tó, nítorí bẹ́ẹ̀ wọ́n láti ṣe ohun mìíràn bíi kí wọ́n lọ wá omi láti wẹ ojú, wẹ ẹsẹ̀, wẹ ọwọ́, wẹ ẹnu. Onírara, ó ní ẹ̀jẹ̀ yìí kan ṣoṣo tí a ta sílẹ̀ ló fún ọ ní ètùtù kíkún fún ẹ̀ṣẹ̀ wọn. Ìkẹta àbí ìkẹrin nísinsìnyí, àmúyẹ tí àìgbọ́dọ̀ lo ìwúkàrà àti ìbòwọ́n ẹ̀jẹ̀ àti wíwà lábẹ́ ààbò ẹ̀jẹ̀ náà, ó jẹ́ nǹkan kan náà fún olúkúlùkù wọn. A sọ fún wọn wípé àìgbọ́dọ̀ má ṣe ó wà lórí wọn, wípé ní gbogbo ọjọ́ yìí wọn kò gbọ́dọ̀ lo ìwúkàrà. Ìwúkàrà yìí ni ó ń ṣe àpẹẹrẹ ẹ̀ṣẹ̀. Èyí ni ó ń sọ fún wa wípé bí a bá wà ní àìwúkàrà, a ní láti ronú pọ̀adà kí a kọ gbogbo ẹ̀ṣẹ̀ sílẹ̀. A sì tún sọ fún wa wípé ìrònú pọ̀adà nìkan kò tó, a ní láti gbàgbọ́ nínú ẹ̀jẹ̀ tí Jésù tí ó ta sílẹ̀ fún wa. Ìkarùn-ún, wọ́n bọ́ lọ́wọ́ ikú, nítorí pé ọ̀dọ́ àgùntàn gba ikú wọn kú. Ọ̀dọ́ àgùntàn yìí jẹ́ arọ́pò tí kò ní ẹ̀ṣẹ̀. A sọ fún wa nípa Jésù Kristì wípé ó jẹ́ olùgbàlà wa, ó jẹ́ ọ̀dọ́ àgùntàn tí a pa, ó jẹ́ arọ́pò fún wa, arọ́pò tí kò ní ẹ̀ṣẹ̀. Èyí ni ó fi jẹ́ kí ó yé ọ wípé kò sí ẹnì kankan yálà nínú ilé ìsìn tàbí ní ìgboro tí ó lè gbà ọ́ kúrò lọ́wọ́ ẹ̀ṣẹ̀. Bí a bá nílò arọ́pò, arọ́pò yìí ń láti jẹ́ ẹni tí kò ní ẹ̀ṣẹ̀, nítorí wípé ẹlẹ́ṣẹ̀ kan kò lè ru ẹ̀ṣẹ̀ ẹlòmíràn. Bí ó bá máa gba ìdájọ́, ìdájọ́ ẹ̀ṣẹ̀ tirẹ̀ ni yóò gbà. Ṣùgbọ́n Jésù Kristì tó jẹ́ ẹni pípé, ẹni mímọ́, ẹni tí ò lábàwọ́n, òun ni ó kú fún gbogbo ẹ̀ṣẹ̀ wa, nítorí wípé òun ò nílò láti ru ìdájọ́ tàbí láti gba ìdájọ́ kankan nítorí ẹ̀ṣẹ̀ tirẹ̀, nítorí òun kò ní ẹ̀ṣẹ̀. Ìkẹfà, ìrúbọ pípé tó jẹ́ ìtẹ́wọ́gbà yìí ló tú olúkúlùkù àwọn ọmọ Ísíráẹ̀lì sílẹ̀ nígbà náà kúrò nínú ẹrú ìsìnrú wọn. Ìrúbọ pípé ti Jésù náà ló tú wa sílẹ̀ kúrò nínú ìsìnrú kíkorò ẹ̀ṣẹ̀, ló já àjàgà ẹ̀ṣẹ̀ kúrò lọ́rùn wa. Ìkeje, àwọn ọmọ Ísíráẹ̀lì tí a ń sọ nípa rẹ̀ ní ìgbà náà, wọ́n di òmìnira pátápátá, tó bẹ́ẹ̀ tó jẹ́ wípé wọn kò tún padà sínú ìsìnrú Egypt mọ́. Nígbà tí a bá gbà wàhálà, tí ẹ̀jẹ̀ Jésù tí ó ṣiṣẹ́ ribiribi ní ìgbésí ayé wa,
ti a si ni igbagbo wipe eje yi ti mu gbogbo ese wa kuro a o ri wipe awa na a o di ominira patapata kuro ninu ese mo gbadura wipe iru ominira yi ati agbara ti bo lowo ese ki olorun ma sai fun enikokan wa o nso fun wa nitori na wipe iku ifa eni robo ti jesu ko fun wa on lo fun wa ni idariji ese on lo fun wa ni ominira kuro lowo ese asidi ominira kuro lowo idajo ati igbekun ese ati ti iku bi ati nfi apa kini yi si opin ki a to lo si apa keji eje ki aran ti wo pe agbelebo jesu lo mu wa bori ese gbogbo irubo jesu lo fun wa ni igbala idamu re lo fun wa ni idunnu ipalara jesu lo fun wa ni idariji ati iwenomo iku re lo fun wa ni iye iponju jesu lo fun wa ni isodotun ati iwa mimo irora re lo fun wa ni itura ina jesu lo fun wa ni ilera ijiya re lo si fun wa ni isegun bi o ba nfe isegun isodotun iwa mimo iye ni pekun idariji iwenomo igbala toto ohun ti onilo gege bi enikan ni lati gba jesu kristi gbo eni ti o ku fun wa lati ko ese wa lo bi o ba ti gbagbo o ri wipe igbala ti a nso yi yo ti je tire sugbon bi o ba ti gbagbo aye wa anfani wa fun o lati pe jesu ti o ku fun o ti o je aropo re yo si dariji o loroko jesu an lo si ikoko keji ninu eko wa igbala nipase ikomogi kristi ni kalfari igbala nipase ikomogi kristi ni kalfari o ye ko ye wa wi pe igbala je ohun ti o se pataki bi enikeni ba nwa si lesin tabi enikeni wa si ipago bi ko ba ni igbala o je wi pe o ba won wa ni o wa lasan yo je eni ti o padanu ninu ni ayeraye sugbon mo nbe olorun wi pe ninu anu re yo je ki eti wa ki o gbo ki okan wa ki o gba lati ni igbala kikun ti jesu kristi ti o ti ra fun gbogbo wa pelu eje re ninu ise awon aposteli ise awon aposteli ori kerin ise awon aposteli ori kerin ese ikejila bi a ti n ka awon ese olorun ti a o ma kaye ni ki o ma fi iye ba lo lati wo bi a ti n daruko igbala ki o si ma wo ni kookan ohun ti iwe mimo n pe ni igbala nitori won pe opo lo n so we pe a ti gba ohun la sugbon ti oye tabi itumo igbala ti ko ye won wo ni kookan ise awon aposteli ori kerin ese ikejila o ni ko si si igbala lodo elomiran ko si igbala lodo elomiran nitori ko si oruko miran labe orun ti a fi fun ni ninu eniyan nipa eyi ti a le fi gba wala ko si igbala lodo elomiran bi o ba ti gbekele ohun miran fun igbala tabi elomiran fun igbala o je we pe o n tan ara re je nitori wo pe ko si igbala lodo elomiran ninu Matthew ori kini ese ikokanlelogun Matthew ori kini ese ikokanlelogun eyi ni angeli n so fun Joseph nigba ti o ri we pe Maria loyun lati owo emi mimo o ni yo si bi omokunrin kan Jesu ni iwo o pe oruko re nitori oni yo gba awon eniyan re la nitori ohun ati onikan ni yo gba awon eniyan re la kuro ninu ese won yo gba awon eniyan re la elomiran bi o ba ni jamba moto sugbon ti o je wi pe ada emi re si ani igbala nla nla ti olorun fun mi ko se fenu so
eyi ki se igbala ti an soro re nitori o ye wa ni iwe pe bo ba gba wala o gba wala kuro ninu ese kuro ninu idalebi kuro ninu idajo ayeraye yo gba awon eniyan re la kuro ninu ese won ninu titu orikeji ese ikokanla ati ikejila anwo ohun ti igbala jasi ti igbala je ninu aye awon ti o ba ti di omo igbala titu orikeji ese ikokanla nitori ore ofe olorun ti mu igbala fun gbogbo eniyan wa ti farahan o so fun awe pe ki se ise owo wa lo mu igbala wa ki se ise isin wa lo mu igbala wa ki se we pe abimi silesin yen lo mu igbala o nitori we pe ore ofe olorun ti mu igbala fun gbogbo eniyan olowo ni talaka ni omowe ni porontu ni fun gbogbo eniyan ki se eko ti ako ni ile iwe ki se aso ti an wo sara o so fun awe pe ki se ise owo wa lo mu igbala wa ki se ise isin wa lo mu igbala wa ki se we pe abimi silesin yen lo mu igbala o nitori we pe ore ofe olorun ti mu igbala fun gbogbo eniyan olowo ni talaka ni omowe ni porontu ni fun gbogbo eniyan ki se eko ti ako ni ile iwe ki se aso ti an wo sara ki se awon ojuse ti an se ninu ile isin lo fun wa ni igbala oni nitori ore ofe olorun ti mu igbala fun gbogbo eniyan wa ti farahan o nko wa pe ki a se aiwa bi olorun ati ife ko fe aye ati ki a si ma wa li aire koja li ododo ati ni iwa bi olorun ni aye isisiyi ori ohun ti a ko si we pe ki a wa ni aire koja bi a ba ti fi kristi robo fun ati o je ire koja wa nigba na yo fun wa ni agbara lati gbe igbese aye otun igbese aye ododo ilana ti olorun si la sile ila ti o fa sile we pe ki a ma se re ila tabi ilana yi koja a o gbe igbese aye wa ni iwon tun won si oni a o wa ni aire koja e je we pe a o gbe igbese aye ododo tabi ni ede miran a o wa ni iwa bi olorun ninu aye isisiyi awon atanije ma nso fun awe pe ko seni to le gbe igbese aye iwa bi olorun ninu aye ti a wa yi sugbon so fun awe pe o sese fun awon ti a tera pada o sese fun awon ti a ti gbara lati gbe iru igbese aye be ese ikerinla eni ti o fi ara re fun wa ki ohun ki o le ra wa pada ira pada kuro ninu ese gbogbo ki se ese pupo tabi ese die yo ra wa pada kuro ninu ese gbogbo ki o si le we awon eniyan kan mo iwe nu mo la npe be fun ara re fun ini ohun ti kara re awon onitara ise gbogbo ni ohun ti a ti ka won yi o je ki o ye wa ohun ti a npe ni igbala sugbon ki a tun ma se alaye ju be lo lori ohun ti a npe ni igbala o ye ki a bere ibere kan kini a tile n pe ni igbala je ki akoko wo ohun ti ki se igbala na bi a ba wo ohun ti ki se igbala awon ti o gbe aye deru iriri esin lowo ti won fi n pe igbala yo ye won wi pe won nilo igbala to to ti bibeli nso fun wa nipa re ikini igbala ki se wi pe a je elesin lai ni iwa mimo igbala ki se wi pe a ti se iribomi lai ni iwenumo ti okan bi a ba ri wi pe ese si wa ni igbese aye wa bi o ti le je wi pe a je elesin a n lo si ilesin tabi a ti re wa bomi yala ni bi omo kekere tabi bi agbalagba bi a ba ri wi pe a o ti ni iwenumo okan igbese aye wa kun fun ese o ye ki o ye wa wi pe a o ti ni igbala ti olorun soro re ikeji ki se wi pe mo beru olorun awon elomirin a ma so fun awe pe mo beru olorun popo eru olorun ba mi
sugbon ye ko ye wa wi pe awon emi esu papa won beru olorun won si wariri nitori be bi o ba je iberu nikan lo ni ti o fi nse igbala ti o ro wi pe o ti ni igbala o ni o sanju awon emi esu lo bi o ba si sanju awon emi esu lo o daju wi pe iwo ati esu ati awon emi esu ni o lo ayeraye ninu orun apadi wo Jacobo ori keji Jacobo ori keji ese ikokandilogun oni iwo gbagbo pe olorun kan ni nbe o dara awon emi esu pelu gbagbo won si wariri nitori be bi o ba je wi pe igbagbo to ni igbagbo wi pe mo beru olorun lo ni to si ni igbala to gba kuro lowo ese o je wi pe loro yi oni lati gbadura ki a le gba o patapata kuro lowo ese re bi o ba se fi okan igbagbo wa o daju wi pe olorun yi o se fun o loroko jesu iketa ohun ti igbala ko je oni ki se wi pe a nse itore anu pupo awon miran won ma ro wi pe bi a ba lawo bi a ba n fun alagbe ati awon alaini bi a ba n fun won lowo eyi je wi pe a ti ni igbala sugbon so fun awe pe awon farisi won se ju ti e lo won fun awon alagbe lowo ju bi o ti n se sugbon awon wonyi ko ni igbala won se gbe ninu ese won bi o ba je nkan na lo gbojule to n so wi pe o ni igbala je ki o yi o wi pe a n se aanu itore anu a fun alagbe lowo eyi o so wa di eni igbala iwe mimo ti e je ko ye wa ninu Corinthi kini ori ketala ese iketa oni bi mo n fi gbogbo ohun ini mi bo awon talaka bi mo si n fi ara mi funi lati sun bi emi ko ni ife eyi ni ife ti o n ti inu igbala wa oni ko ni ere kan fun mi ikerin igbala ki se wipe mo madura gba mo n gba awe mo n gbadura nigba gbogbo se o mo wipe awon omo Israeli awon na o n gbadura won si n gba awe sugbon ese ko kuro lowo won iyi ni olorun fun ara re lo fi fi won sun to si n pe won nija wipe o ye ki won ki o ronu ki won ki o mo wipe eyi ti won se won gbadura ni o won lo si lesi ni o eyi o tumo si wipe won ti ni igbala won ni lati wa lati ko ese won sile ki a le we won ninu eje odo agutan ki igbala tooto ki o ba le je ti won ninu Isaiah ori ikejidini ogota Isaiah ori ikejidini ogota lati ese ikini oni kerara ma se dasi gbe ohun re soke bi ipe ki o si fi ire koja ki o fi ese awon eniyan mi han won ati ile Israel ile Jacobo ese won gbo ise esin won sugbon sibe won je elese gbo bi won tin tiraka ti won se wahala nipa ise esin sugbon sibe sibe igbala ko ti je ti won ninu ese ikeje oni sugbon won wa mi lojojumo won si ni inu didun lati mo ona mi bi orile ede ti se ododo ti ko fi ilana olorun won sile won gbere ilana ododo won ni lowo mi won a ma se inu didun ati sumo olorun won wi pe ni ese iketa nitori kini awa se n gba awe ti iwo ko si ri won je eni to n gba awe to si n gbadura sugbon a so fun wa wi pe ki awon ajihin rere awon woli ti bibeli ki won ki o kerara ki won ki o ma se dasi ki won ki o gbe ohun soke lati fi ese lati fi ire koja won lati fi han won je ki o yo nigba na we pe mo n gbadura mo n gba awe mo lo si lesin eyi o so wi pe o ti di eni igbala ikarun awon miran ma n ro wi pe bi a ba je ni to nla ala ala tamata se a si n riran a n so tele eyi je wi pe boya nigba na a ti ni igbala ranti wi pe farao na la ala Nebukadnesari papa la ala soran ti aya pilatu oun papa ni ala ala awon wonyi ala won ko so won di eni igbala igbala olorun igbala ti gba ni kuro lowo ese ko je ti won bi a ba n so nipa asotele
kò sí àsọtẹ́lẹ̀ tí o lè sọ lónìí tó ju ti Balaamu aríran lọ. Òun náà sọtẹ́lẹ̀, ó tilẹ̀ gbàdúrà wípé òun fẹ́ kú ikú olódodo, ṣùgbọ́n ìgbàlà ò jẹ́ tiẹ̀. Ó kú ikú ìtìjú, ikú ọlọ̀tẹ̀, ikú ẹlẹ́ṣẹ̀. Nítorí bẹ́ẹ̀, ó yẹ kó yé wa wípé mo ń lálàá, mo ń ríran, mo ń sọtẹ́lẹ̀, ẹ̀mí ń gbé mi ṣánlẹ̀. Ìyẹn ò sọ wípé o ní ìgbàlà ìkẹfà, kìí ṣe wípé o jẹ́ ọmọlúàbí tí kìí jà, ọmọlúàbí tí kìí bínú, ṣùgbọ́n nítòótọ́ o ṣe jẹ́jẹ́ lóde ara, ṣùgbọ́n paramọ́lẹ̀ ń bẹ lódò ikùn. Irú ẹni bẹ́ẹ̀ a ò lè sọ wípé ó ní ìgbàlà. Èyí kìí ṣe ìgbàlà tí Jésù ń tẹnu mọ́ pé òun fẹ́ fún ẹnì kọ̀ọ̀kan wa. Ìkeje kìí ṣe wípé mo jẹ́ olóyè nínú ìjọ, bíi bàbá ẹgbẹ́, bíi díákónì, bíi lérídà, láì di àtúnbí, tàbí kí ènìyàn kí ó kọ́ ilé ìsìn. Ọ̀pọ̀lọpọ̀ ló ṣeéṣe fún wọn láti kọ́ ilé ìsìn láì fi ẹ̀ṣẹ̀ sílẹ̀, láì ní ìgbàlà. Àwọn mìíràn tilẹ̀ máa ń gbèjà ẹ̀sìn, wọ́n ní bí o bá bú ìgbàgbọ́ pẹ́rẹ́, o rí pupa ojú omi. Ìyẹn ò sọ wípé o ti di ẹni ìgbàlà. Ohun tí a ń pè ní ìgbàlà ni wípé kí Ọlọ́run fún ara rẹ̀ pẹ̀lú oore ọ̀fẹ́ àti pẹ̀lú ẹ̀jẹ̀ tí Jésù ta sílẹ̀ lórí òkè Calvary, kí ó wẹ ẹ̀ṣẹ̀ rẹ nù, kí ó sọ di ẹni ọ̀tọ̀, ẹni ọ̀tún, ẹ̀dá ọ̀tún. Yẹ kí a tún kà á lẹ́ẹ̀kan sí nínú Matthew orí kìíní ẹsẹ̀ 21. Matthew orí kìíní ẹsẹ̀ 21. Sì bí ọmọkùnrin kan, Jésù ni wọ́n pe orúkọ rẹ̀, nítorí òní yóò gba àwọn ènìyàn rẹ̀ là kúrò nínú ẹ̀ṣẹ̀ wọn. Bí o bá jẹ́ ti Ọlọ́run ní tòótọ́, a ó ti gbà ọ́ là kúrò nínú ẹ̀ṣẹ̀ rẹ. Èyí ni a ń pè ní ìgbàlà. Nígbà tí ènìyàn bá ní ìrírí ìdánilójú ìdáríjì gbogbo ẹ̀ṣẹ̀ nípa ìgbàgbọ́ nínú Kristi, èyí ni a ń pè ní ìgbàlà. Bí o bá ti tọ Ọlọ́run wá, o ti jẹ́wọ́ àwọn ẹ̀ṣẹ̀ rẹ, o ti kọ̀ wọ́n sílẹ̀, o sì ti bẹ̀bẹ̀ wípé kí Ọlọ́run kí ó dáríjì ọ́. Bí o bá jẹ́ bẹ́ẹ̀, o ní ìdánilójú ìdáríjì ẹbí ẹ̀ṣẹ̀, kò tún ní sí ní ọkàn rẹ mọ́. Èyí ni wípé o ti di ẹni tí a dáríjì. Nítorí lẹ́sẹ̀kẹsẹ̀, bí tí o bá ti ronú pọ̀wàdà gbogbo ẹ̀ṣẹ̀ rẹ, tí o sì gbàdúrà pẹ̀lú ìgbàgbọ́ nínú Kristi, Ọlọ́run yóò darí gbogbo àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí pátápátá ní ìṣẹ́jú àáyá. Yóò o sì wà ní àlàáfíà. Ohun tí a ń pè ní ayọ̀ ìgbàlà yóò jẹ́ tirẹ̀. Ìdánilójú wípé o ti bá Ọlọ́run làjà yóò sì jẹ́ tirẹ̀ pẹ̀lú. Nínú orin Dáfídì ni a ti ń rí tí olórin Dáfídì yìí tí ó ń gbàdúrà, tí ó sì ń sọ fún wa àbáyọrísí nígbà tí a bá bá Ọlọ́run làjà, àbáyọrísí nígbà tí ìgbàlà Ọlọ́run tí ó bá ti jẹ́ tiwa. Orin Dáfídì 151, orin Dáfídì 151, ẹsẹ̀ 12, mú ayọ̀ ìgbàlà rẹ padà tọ̀ mí wá. Bí ó bá jẹ́ tòótọ́ ni o ti ní ìgbàlà, ó rí wípé ayọ̀ ọ̀run, ayọ̀ wípé a ti dáríjì ọ́, yóò wà nínú ọkàn rẹ, ọkàn rẹ pàápàá yóò fòyẹ́. Gbogbo ẹ̀bi ìdálẹ́bi tí ó ti wà tẹ́lẹ̀tẹ́lẹ̀, a ó mú wọn kúrò. Ó ní ayọ̀ wípé nísinsìnyí o ti jẹ́ ti ọmọ Ọlọ́run. Èyí kìí ṣe ayọ̀ ti àwọn àgàbàgebè. Ayọ̀ ti àwọn àgàbàgebè kìí pẹ́, nítorí wípé ó ṣeéṣe bí wọ́n bá ní ohun kan nísinsìnyí, wọ́n lè ṣọpẹ́, wọ́n lè dúpẹ́, wọ́n lè fọ̀fáyọ̀. Ṣùgbọ́n ní ìṣẹ́jú 25 tàbí 30 ìṣẹ́jú lẹ́yìn náà, ayọ̀ tí wọ́n rò pé wọ́n ní ó ti fò lọ. Nítorí èyí ni Jóòbù ṣe ń sọ fún wa. Wo Jóòbù orí 20, Jóòbù orí 20 ẹsẹ̀ 5, pé orin ayọ̀ ènìyàn búburú ìgbà kúkúrú ni, àti pé ní ìṣẹ́jú kan ni ayọ̀ àgàbàgebè. Bí a bá jẹ́ ẹni tí ò tí ní ìgbàlà, bí a bá jẹ́ ẹni tí kò tí gba Jésù gẹ́gẹ́ bí olùgbàlà wa, gẹ́gẹ́ bí ẹni tí ó ti ní ìwẹ̀nùmọ́ nínú ẹ̀jẹ̀ Jésù,
o seese ki a korin fun igba die o seese ki a ni ayo osan kan tabi orukan sugbon so fun wi pe orin ayo eniyan buburu fun igba kokoro ni o si so fun wi pe ayo awon agabagebe o je fun iseju kan sugbon ayo ti wa titi ayo ti bani kale ayo ti wa ninu okan wa looro losan lale lati ojo kan de ojo miran eyi ni ayo igbala tun ka le kan si ninu orin dafidi ikokan leni adota ese ikejila mu ayo igbala re pada tomiwa dafidi ti o gbadura nihiye o ti ni ayo yi tele tele sugbon o so ayo yi nu nitori o pada sinu ese o pada sinu agbere o pada sinu eke iro pipa o pada sinu ki a ma bo ese mole asoso fun wi pe eni ti o ba bo ese ro mole ki yo se rere sugbon eni to ba jewo to ba ko sile ni yo ri anugba nitori wi pe o ti di apeyida o ti padanu ayo igbala olorun ti o ni tele tele ohun lo se wa ngbadura wi pe olorun ni toto mo mo wi pe mo ti se ka lati ese ikini olorun sanu fun mi gege bi iseun ife re gege bi ironu opo anu re nu ire koja aisododo ese idalebi mi nu kuro oni we mi le awe mo kuro ninu aise dede mi ki o se we mi nu kuro ninu ese mi oni nitori mo jewo ire koja mi o ni gba gbogbo li ese mi sin be ni iwaju mi iwo nikan soso ni mo se si ti mo se se buburu yi ni waju re on ti olorun bere lowo eni ti o fe ni igbala to ton ni we pe oni lati jewo oni lati ko sile lai bo onko mole o so fun wa we pe ni ese ikeje oni fi ewe isopu for me emi o si mo we mi emi o si foju egbon owo lo mo mi gbo ayo ati inu didun ki awon egungun ti iwo ti run ki o le ma ayo o wa nso fun awe pe mu ayo igbala re pada tomi wa mo ti padanu re sugbon mu pada tomi wa ki o si fi emi ominira re gbe mi ro o nbebe we pe ki igbala olorun ki o le je tun ki o ma tun pada sinu awon ese wonyi mo ki o le je eni ti nduro sinsin ao fun wa ni isegun lori gbogbo ese ti o ti ko wa leru tele tele bi o ba je wo pe ni toto ni ani igbala olorun a o gba wa sile kuro ninu awon ese wonyi ti o ti de wa ni igbekun tele tele bi eniyan kan ba wa ko ti ikun siru igbala nla bi eyi onitan je alaimori o si je eniyan boboru yo se gba idajo ayeraye fun ese re nitori oni anfani ati gba idariji oni anfani ati ni igbala sugbon nitori wi pe o ndimo nitori wi pe o nse agabagebe nitori wi pe o ndagunla eyi kokan mi o padanu igbala olorun yo se padanu ire ati ibukun ayeraye yo jiya ni orun apadi titi ayeraye eyi ni eni ti o ko episteli si awon ebero ni o fi won ni o fi bi won ni ibere kan ti o se pataki ti o lati dahun ni kelekele okan re ninu ebero ori keji ese iketa oni awa o ti se la bi awa ko ba nani iru igbala nla bi eyi awa o se bo lowo idajo olorun awa o se bo lowo eru ese to npa wa lo ku yi to npa wa ko lo yi oni awa o se bo bi awa ko ba nani iru igbala nla bi eyi oni igbala ti a nso nipa re yi ti atete ko bere si so lati odo oluwa o je eyi ti Jesu Kristi oluwa wa fun rara re ti o ti waasu re tele tele ati ti a si fi mule fun wa lati odo awon eni ti o gbo awon aposteli awon omo leyin Jesu won fi mule fun wa we pe tooto ni igbala yi we pe bi o ba gbagbo igbala yi yo je ti re
mo si gbagbo wi pe oni kuro ninu ago yi lai je ki igbala olowa itusile idande olowa irapada olowa ki o je tire yo je tire loruko jesu anwo nisisin yi koko keta ninu eko wa ti oro yi iwenumo gbogbo ese iwenumo gbogbo ese pelu etutu eje kristi se iyebiye lati we ese wanu eni jesu fun ara re lo so fun wa ninu Matthew ori ikerin din logbon ese ikeji din logbon oni nitori eyi li eje mi ti maje mo titun ki se ti maje mo lai lai eje ti o fun oni idariji igbala idande ninu maje mo lai lai o je eje eranko eje wore tabi oboko ṣugbọn so wi pe fun awon ti won gbe ni maje mo titun leyin ti Jesu Kristi ti o ti ko fun wa o ni eyi le eje mi ti maje mo titun ti atasile fun opo eniyan fun imukuro ese se ranti wo pe ati so fun o igbala ni wi pe amu ese re kuro o wa so wi pe eje Jesu ni atasile fun imukuro ese wo ni lefitiko ori iketadinlogun ese ikokanla lefitiko ori iketadinlogun ese ikokanla nitori pe emi ara nbe ninu eje emi si ti fi fun yin lati ma se tutu fun okan yin lori pepe ni nitori pe eje ni se etutu fun okan bi o ba fe etutu toto ebo arukun aroda fun awon ese ti o ti da bi o ba nfe aropo ti o se itewogba lodo olowa o nso fun o wi pe eje jesu nikan sosho ni o le gba o kuro ninu idajo idalebi ti tori nitori ese re ninu romo ori iketa romo ori keta ese iketa le logun romo ori keta ese iketa le logun gbogbo eniyan le o sa ti se ti won si kuna ogo olorun ko si eni ti o le wi awijare nitori gbogbo eniyan le o ti se won si ti kuna ogo olorun ese ikerin le logun awon eni ti an da lare lofe ki se wi pe an sanwo fun igbala lofe ki se wi pe abimi sile esin lofe ki se wi pe mo nse ohun gbogbo ti mo le se awon rere ti mo nse won po ju gbogbo to wa lowo mi o ni awon eni ti an dalare lofe nipa ore ofe re nipa idande ti o wa ninu Jesu Kristi wo ese karundinlogbon eni ti olorun ti gbe kale Jesu Kristi ti olorun ti gbe kale lati je etutu nipa igbagbo ninu eje re igbagbo ninu eje re lati fi ododo re han nitori idariji awon ese ti o ti koja ninu ipamora olorun eje ki o ye wa nigba na we pe eje jesu nikan soso ni o le se etutu fun ese re ati fun ese awon elomiran ninu eberu ori kesan ese ikeji le logun eberu ori kesan ese ikeji le logun o si fere je ohun gbogbo li a fi eje wenu gege bi ofin o nso fun ani we pe nigba aye ofin nigba aye maje mo lai lai oni o fere je ohun gbogbo li a fi eje wenu ni akoko na iba je olori alofa funra re iba je awon omo lefi iba je awon omo israeli bi won ba dese si olorun gbogbo won pata ni an bere lo won we pe ki won mu eje eran ti apa wa ti o je aropo won eje ti o fi se etutu fun won ati le so fun a wi pe ki se awon eniyan nikan sugbon awon ohun elo ti o wa ni ibi mimo tabi ibi mimo julo ni a fi eje eran ni a fi se iyasoto iwenumo won ki ohun ti a se lori awon pepe yi ki o le je itewogba lodo olorun eyi ni a fi so fun a wi pe o fe re je ohun gbogbo ateniyan atohun elo ni a fi eje wenu gege bi ofin
ati lai si itajesile ko si idariji iso fun wipe lai je wipe agba eje Jesu agba agbo on ti Jesu se lori igi.

tàbí ní àṣálẹ́, ní ìgbà tí a kún fún ojúṣe nínú ẹbí ni, tàbí ní ìgbà tí ọwọ́ dilẹ̀, ó ní ní ìgbà gbogbo kí a máa pọ̀ sí i ní iṣẹ́ Olúwa. Níwọ̀n bí a ti mọ̀ wípé iṣẹ́ tí a ń ṣe fún Ọlọ́run kì í ṣe lásán nínú Olúwa. Ọ̀pọ̀lọpọ̀ nínú ayé wa ìsinsìnyí ni wọ́n kún fún iṣẹ́, wọ́n kún fún ojúṣe. Ó sì jẹ́ ohun tí ó wúni lórí wípé àwọn ènìyàn tí wọ́n jẹ́ aládùúgbò wa, yálà wọ́n ṣiṣẹ́ ní ọjà, yálà wọ́n ṣiṣẹ́ pẹ̀lú ìjọba, tàbí wọ́n ṣiṣẹ́ ní ibi ilé ìdáṣẹ́ sílẹ̀, a rí wípé ohun kan tí ó máa ń wà lọ́kàn wọn ni wípé wọ́n ń fẹ́ kí ayé tí àwọn wà yìí nípa ti ara kí ó dára ju bẹ́ẹ̀ lọ nípa iṣẹ́ ọwọ́ wọn. Àwọn tí wọ́n ń ṣe ojú títì, àwọn tí wọ́n ń ṣe afárá tí mọ́tò ń gbà, àwọn tí wọ́n ń kọ ilé, àwọn tí wọ́n ń ṣe ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ mìíràn, èròǹgbà ọkàn wọn, ìlépa wọn ni wípé kí àwọn kí ó fi ayé sílẹ̀ dára ju bí àwọn ti bá a lọ nípa iṣẹ́ tí wọ́n ń ṣe. Ṣùgbọ́n ó yẹ kí a mọ̀ wípé iṣẹ́ tí a bá ṣe nínú Kristi, tí a sì ṣe fún ògo Ọlọ́run nìkan ṣoṣo, ni yóò ní èrè ní ọ̀run àti ní ayérayé. Àwọn ọ̀pọ̀lọpọ̀ Kristiẹni onígbàgbọ́ ni a rí wípé wọ́n máa ń gba ohun púpọ̀ láti ọwọ́ Ọlọ́run. Nígbà tí wọ́n ti wọ ìjọba Ọlọ́run, wọ́n ti gba ìgbàlà. Ó ṣeé ṣe kí wọ́n ti rí ìwòsàn ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà. Nípa àdúrà àti ẹ̀bẹ̀, wọ́n ti gba ohun púpọ̀ lọ́wọ́ Ọlọ́run. Ṣùgbọ́n ó ṣe ni láàánú, bí a bá wo ìgbésí ayé wọn, wọn ò tíì ṣe ohun púpọ̀ tí ó ṣe pàtàkì tí wọn yóò fi sọ wípé wọn ti ṣiṣẹ́ tí ó lérè ní ìjọba Ọlọ́run. Ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n rò wípé wọ́n jẹ́ ẹni mímọ́, wọ́n jẹ́ olódodo nínú ìjọ, ni ó jẹ́ wípé ní ìkẹyìn wọn ó farahàn níwájú Ọlọ́run lọ́wọ́ òfo. Wọn ó sì jẹ́ abòṣì, ẹni tí kò lérè kankan níwájú Ọlọ́run títí ayérayé. Kí èyí kí ó má bàa jẹ́ ìpín wa, ó ní a fi ń sọ lónìí wípé ó yẹ kí a ṣiṣẹ́ fún Ọlọ́run. A ti kọ́ lórin wípé kí a forí tì í, kí a forí tì í, kí a máa ṣọ́nà, kí a máa ṣọ́ra, kí a sì máa ṣiṣẹ́ títí Jésù Kristì Olúwa wa yóò fi dé. A ti kọ́ lórin wípé a ń ṣe ìpinnu wípé a ó ṣiṣẹ́, a ó ṣiṣẹ́ ọmọ Ọlọ́run sáàni wá, àti wípé a ó tẹ̀lé ọ̀nà tí Olúwa wá tọ̀. Ṣé o mọ ọ̀nà tí Olúwa wá tọ̀? Ó ṣiṣẹ́ fún Ọlọ́run, ó ṣe ìfẹ́ Ọlọ́run. Òun ni ó sọ wípé òun jẹ òun ni àti ṣe ìfẹ́ Ọlọ́run kí òun kí ó sì parí iṣẹ́ rẹ̀, àti wípé nígbà tí òun wà lé ayé, òun jẹ́ ìmọ́lẹ̀ ayé. Òun sì ní láti ṣiṣẹ́ ní àkókò ìsinsìnyí, nítorí pé òru ń bọ̀ nígbà tí ẹnìkan kì yóò lè ṣiṣẹ́. A ti jọ kọ́ lórin papọ̀ wípé a ó ṣiṣẹ́, a ó ṣiṣẹ́ kí a bá lè fi oúnjẹ ẹ̀mí bọ́ àwọn tí ebi ń pa, àti kí a bá lè kó àwọn aláàrẹ̀ wá sí orísun iyè. Ó ní nínú iṣẹ́ wa, nínú àgbélébo Kristi la ó máa ṣògo. Ó ní nígbà tí a bá ń kéde wípé ọ̀fẹ́ ní ìgbàlà, orí tí a kọ yìí, ó ń sọ fún wa wípé iṣẹ́ tí a ń sọ nípa rẹ̀, ó jẹ́ iṣẹ́ ìgbàlà ọkàn tàbí iṣẹ́ ìjèrè ọkàn, kí a bá lè máa sọ fún gbogbo àwọn ènìyàn tí wọ́n wà nínú ìjọba òkùnkùn, àwọn tí wọ́n ti ṣìnà, àwọn tí wọ́n ti jìnà réré sí Ọlọ́run, wípé ìgbàlà ń bẹ nínú Jésù, wípé ó yẹ kí wọn kí ó wá sọ́dọ̀ Jésù Kristì. Nítorí bẹ́ẹ̀, gẹ́gẹ́ bí a ti kọ́ lórin, ó yẹ kí ẹnì kọ̀ọ̀kan wá kí ó ṣe ìpinnu wípé a ó ṣiṣẹ́, a ó ṣiṣẹ́. Pọ́ọ̀lù àpọ́sítélì sì ń jẹ́ kí ó dá wa lójú wípé bí a bá mú ìpinnu yìí ṣe, tí a dúró ṣinṣin nínú iṣẹ́ Ọlọ́run, tí a ò yí ẹsẹ̀ nínú iṣẹ́ Ọlọ́run, tí a ń pọ̀ sí i nínú iṣẹ́ Ọlọ́run ní ìgbà gbogbo, wípé èrè yóò wà fún wa lọ́dọ̀ Olúwa. Ohun mẹ́ta ni a fẹ́ gbé yẹ̀wò nínú ìwàásù tí ò ní. Ìkíní, iṣẹ́ tí ó lérè. Iṣẹ́ tí ó lérè. Ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ ni ó jẹ́ wípé kò lérè níwájú Ọlọ́run. Ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ ni ó jẹ́ wípé bí a ti ń ṣe é, kí a máa kó

0: yẹpẹ àti àwọn nǹkan ayé yìí kí a máa kó wọn jọ àwọn nǹkan tí ò bá ní tálẹ àwọn nǹkan tí a ó fìílẹ nínú ayé àwọn nǹkan tí a ò ní mú lọ sọrun àwọn nǹkan tí kò ní ní èrè níwájú ọlọrun ọpọlọpọ iṣẹ tí àwọn ènìyàn ń ṣe nípa báyìí ni wọn ti ń pàdánù èrè ṣùgbọn lónìí a fẹ sọ nípa iṣẹ tí ó lérè apá kejì nínú ìwàásù yìí èso iṣẹ nípa ti ẹmí iṣẹ tí a ń ṣe nípa ti ẹmí kí ni èso tí a ń rí nípa rẹ ìkẹta èrè fún iṣẹ wa èrè fún iṣẹ wa ìkíní iṣẹ tí ó lérè jẹ kí a wo Thessalonica kíní orí kíní ẹsẹ ìkẹta kí a wo iṣẹ tí a lè ṣe tí yóò mú èrè wá níwájú olúwa iṣẹ tí ó lérè Thessalonica kíní orí kíní ẹsẹ ìkẹta lé àìsimi lè àwa rántí iṣẹ ìgbàgbọ́ yín àti làálàá ìfẹ́ àti sùúrù ìrètí yín nínú olúwa wa jésù kristi níwájú ọlọ́run àti bàbá wa níhìn-ín ni paulu ni ó ń kọ̀wé sí àwọn onígbàgbọ́ ní Thessalonica ó ń sọ fún wọn wípé òun rántí nǹkan mẹ́ta nípa wọn ìkíní ìgbàgbọ́ ìkejì ìfẹ́ ìkẹta ìrètí ó sì ń sọ fún wa nípa àwọn nǹkan mẹ́ta yìí ó ń sọ nípa iṣẹ́ ìgbàgbọ́ ó ń sọ nípa làálàá ti ìfẹ́ ó ń sọ nípa sùúrù tí ó ní ìrètí ohun mẹ́ta yìí ni a rí wípé ó yẹ kí ó wà ní ìgbésí ayé onígbàgbọ́ ṣe òran ti Kọ́rintì kíní orí kẹtàlá ẹsẹ ìkẹtàlá tí ó sọ wípé ǹjẹ́ nísinsìnyí ìgbàgbọ́ ìrètí àti ìfẹ́ ń bẹ àwọn mẹ́ta yìí ṣùgbọ́n èyí tí ó tóbi jù nínú wọn ni ìfẹ́ àwọn mẹ́ta yìí a kò lè yà wọ́n nípa ìgbàgbọ́ ìrètí àti ìfẹ́ bí a bá ń fẹ́ ṣiṣẹ́ fún olúwa ó yẹ kí a mọ̀ wípé ìpìlẹ̀ iṣẹ́ tí a ń ṣe fún olúwa ó ní ìgbàgbọ́ wa nínú jésù kristi láì ní ìgbàgbọ́ a ò lè ṣe iṣẹ́ tí yóò tẹ́ ọlọ́run lọ́rùn láì ní ìgbàgbọ́ nínú olúwa nínú jésù kristi ìgbàgbọ́ wípé ó kú fún ẹ̀ṣẹ̀ wa ìgbàgbọ́ wípé nípa ẹ̀jẹ̀ jésù kristi ni à ń wẹ̀ wá mọ́ ìgbàgbọ́ wípé òun ni ó wá láti kó ẹ̀ṣẹ̀ ara ayé lọ ìgbàgbọ́ wípé agbàgbọ́ fún ẹ̀ṣẹ̀ wa gangan ni ó kú lórí igi àgbélébò láì ní ìgbàgbọ́ yìí gbogbo iṣẹ́ tí a ń ṣe ó jẹ́ òkú iṣẹ́ nítorí ẹni tí kò bá ní ìgbàgbọ́ nínú jésù kristi ẹni tí ó bá jẹ́ òkú nínú ẹ̀ṣẹ̀ ẹni tí ó bá jẹ́ òkú nínú àwọn nǹkan ayé wọ̀nyí tí ó fi ọ̀ṣọ́ ayé ìrìn ayé ìṣe ayé ẹ̀ṣẹ̀ tí ó wà nínú ayé tí ó fi yí ara rẹ̀ ká tí ẹ̀mí àti ọkàn rẹ̀ tí ó kú tí kò ní ìyè ọlọ́run irú ẹni bẹ́ẹ̀ gbogbo iṣẹ́ tí ó ń ṣe iṣẹ́ òkú ni ṣùgbọ́n lákọ̀ọ́kọ́ wípé kí a gba olúwa gbọ́ èyí ni a fi máa ń rí àwọn ẹlòmíràn ní tòsí wa ní ọ̀pọ̀lọpọ̀ ilé ìsìn àti àwọn díẹ̀ nínú ilé ìsìn wa níhìn iṣẹ́ tí wọ́n ń ṣe kò mú ìgbàgbọ́ nínú jésù kristi lọ́wọ́ ó ṣeéṣe kí a rí ẹni tí ó fi gbogbo àkókò rẹ̀ tí ó fi ń ṣe iṣẹ́ tí ó rò wípé iṣẹ́ fún ọlọ́run ni ṣùgbọ́n kò ní ìgbàlà ó wà nínú ẹ̀ṣẹ̀ síbẹ̀ kò kó ẹ̀ṣẹ̀ rẹ̀ sílẹ̀ kò jẹ́ kí a fi ẹ̀jẹ̀ jésù kristi wẹ̀un kí a sì wẹ́ funfun ju snow lọ irú ẹni bẹ́ẹ̀ ni a ń sọ fún wípé iṣẹ́ rẹ̀ kò jẹ́ ìtẹ́wọ́gbà níwájú olúwa ìpìlẹ̀ lórí èyí tí a ń kọ́ ilé ìgbàgbọ́ iṣẹ́ ìgbàgbọ́ sí ni ìgbàgbọ́ wa nínú jésù kristi kì í ṣe bẹ́ẹ̀ nìkan ìfẹ́ wa fún ọlọ́run bí a ti mọ̀ wípé ó fẹ́ wa àwa náà nítorí ìfẹ́ rẹ̀ àwa sì fẹ́ ẹ pẹ̀lú bí èyí ni a fi lè ṣe làálàá nínú olúwa kí làálàá wa kí ó má bàá já sí asán jẹ́ kí a tún wò ó nínú Hebreu orí kẹfà ẹsẹ ìkẹwàá nítorí ọlọ́run kì í ṣe aláìṣòdodo tí yóò fi gbàgbé iṣẹ́ yín àti ìfẹ́ tí ẹ̀yin fi hàn sí orúkọ rẹ̀ nípa iṣẹ́ ìránṣẹ́ tí ẹ ti ṣe fún àwọn ènìyàn mímọ́ tí ẹ sì ń ṣe. Ohun tí ó yẹ kí ó yé wa níhìn-ín ni wípé bí ó ti ń sọ nípa iṣẹ́ wa, bẹ́ẹ̀ ni ó ń sọ nípa ìfẹ́ tí a ní nínú Olúwa. Bí a bá ya nǹkan méjì yìí nípa, a ó rí wípé àwọn méjèèjì wọn kò ní jẹ́ ìtẹ́wọ́gbà níwájú Olúwa. Bí a bá sọ wípé a ní iṣẹ́ lọ́wọ́, kì í ṣe iṣẹ́ ti ara, ṣùgbọ́n iṣẹ́ tí a ń ṣe nínú ilé ìsìn, iṣẹ́ tí a ń ṣe fún ìjọba Ọlọ́run, iṣẹ́ tí a ń ṣe láti jèrè ọkàn àwọn ẹlòmíràn, iṣẹ́ tí a ń ṣe láti sin Ọlọ́run, bí kò bá mú ìfẹ́ Ọlọ́run lọ́wọ́, bí ó bá jẹ́ wípé a kàn ń ṣe é láì ní ìgbàgbọ́ nínú Jésù, a ń ṣe é láì ní ìfẹ́ Ọlọ́run, a ń ṣe é láì ní ìrètí ìyẹ́ nípẹ̀kun pẹ̀lú Ọlọ́run lókè ọ̀run, irú iṣẹ́ bẹ́ẹ̀ kì yóò jẹ́ ìtẹ́wọ́gbà. A rí àwọn tí wọ́n ń ṣe irú iṣẹ́ bẹ́ẹ̀, ìgbàlà Jésù Kristì kò tíì jẹ́ tiwọn. Ìdáríjì ẹ̀ṣẹ̀ nítorí ohun tí Jésù Kristì ṣe lórí òkè Kálvárì kò tíì jẹ́ tiwọn. Lójoojúmọ́ ni wọ́n ń dẹ́ṣẹ̀, lójoojúmọ́ ni wọ́n ń jẹ́wọ́ ẹ̀ṣẹ̀, ṣùgbọ́n wọn kò jẹ́ kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀ irú àwọn bẹ́ẹ̀ bí wọ́n tilẹ̀ fi gbogbo owó wọn fún ìjọ, bí wọ́n tilẹ̀ fi gbogbo àkókò wọn fún ìjọ. Fún iṣẹ́ ìsìn kì yóò jẹ́ ìtẹ́wọ́gbà níwájú Olúwa. Nítorí bẹ́ẹ̀, iṣẹ́ láìsí ìfẹ́ Ọlọ́run, iṣẹ́ láìsí ìgbàgbọ́ nínú Kristì, iṣẹ́ láìsí ìrètí ìyẹ́ nípẹ̀kun kò jẹ́ ìtẹ́wọ́gbà níwájú Olúwa. Ẹ̀dà kejì ni ìfẹ́ láìsí ìṣe. Àwọn ẹlòmíràn wọ́n máa gbàdúrà, wọ́n máa sọ fún Ọlọ́run wípé àwọn fẹ́ràn Ọlọ́run púpọ̀, ṣùgbọ́n ìfẹ́ wọn sí Ọlọ́run kò mú ìgbọràn ìgbàgbọ́ lọ́wọ́. Ìfẹ́ wọn sí Ọlọ́run kò mú ìgbọràn láti ṣe ohun tí Ọlọ́run pa láṣẹ láti ṣe. Ìfẹ́ wọn sí Ọlọ́run kò mú kí wọn kí ó ní ẹ̀dùn ọkàn sí àwọn tí ó ń ṣègbé láti lè wá wọn lọ, láti lè wá àwọn àgùntàn tí ó sọnù, láti lè mú wọn wá sínú ìjọba Ọlọ́run. Wọ́n kàn ń sọ wípé àwọn ní ìfẹ́, ìfẹ́ ní ẹnu, ṣùgbọ́n ìfẹ́ tí wọn kò mú sí ìṣe. Irú ìfẹ́ bẹ́ẹ̀ kò jẹ́ ìtẹ́wọ́gbà níwájú Olúwa. Nítorí bẹ́ẹ̀, ohun tí Ọlọ́run béè lọ́wọ́ wa ni wípé kí a ní kí a ṣe làálàá, tàbí kí a ṣe iṣẹ́ tí ó ní ìpìlẹ̀ nínú ìgbàgbọ́ Jésù Kristì, tí ó sì jẹ́ wípé ohun tí ó ń tì wá láti ṣe àwọn nǹkan wọ̀nyí ni ìfẹ́ wa sí Ọlọ́run, ìfẹ́ wa sí àwọn ará, ìfẹ́ wa fún àwọn ẹlẹ́ṣẹ̀. Nítorí wípé a kò fẹ́ kí wọn kí ó ṣègbé, irú ìfẹ́ yìí ni ó máa jẹ́ kí a ṣiṣẹ́ fún Ọlọ́run. Bí a bá rí ẹnikẹ́ni láàrin wa tí a rí wípé ó jẹ́ afáfá fún Ọlọ́run, a rí wípé ó ń ṣe làálàá fún Ọlọ́run, ó ń fi àkókò, owó, ohun ìní àti nǹkan mìíràn tí ó ní, ó ń fi ṣiṣẹ́ fún Ọlọ́run, ìrèdí rẹ̀ ni wípé ó ní ìfẹ́ sí Ọlọ́run, ó ní ìfẹ́ sí àwọn ará, ó ní ẹ̀dùn ọkàn láti gba àwọn ẹlẹ́ṣẹ̀ kúrò nínú ọ̀run ìgbé tí wọ́n ń lọ. Jẹ́ kí a wo Nehemiah. Nehemiah orí kẹrin láti ẹsẹ̀ 11. Mo sì sọ fún àwọn ìjòyè àti fún àwọn olórí àti fún àwọn ènìyàn yòókù pé iṣẹ́ náà tóbi, ó sì pọ̀, a sì ya ara wa lórí odi ìkíní, ẹni ìkíní jìnà sí ẹni kejì. Ẹsẹ̀ 11. Bẹ́ẹ̀ ni àwa ṣe iṣẹ́ náà. Ìdajì wọn di ọkọ̀ mú láti kùtùkùtù òwúrọ̀ títí ìràwọ̀ fi yọ. Níhìn-ín ni a ń rí Nehemiah. Nehemiah jẹ́ ẹni tí ó ń ṣiṣẹ́ ní ààfin ọba tẹ́lẹ̀tẹ́lẹ̀. Àwọn ẹlòmíràn rò wípé ẹnìkan tí ó jẹ́ òǹraye èèyàn, ẹni tí ò ní iṣẹ́ lọ́wọ́, ni ó yẹ kí ó máa ṣiṣẹ́ fún Ọlọ́run. Àwọn ẹlòmíràn rò wípé àwọn tí kò kàwé dé yunifásitì, àwọn tí kò ní iṣẹ́ ìjọba, àwọn tí kò ṣe iṣẹ́ débi tí wọ́n lè ra mọ́tò, àwọn tí kò ṣe iṣẹ́ débi tí owó wọn tí ó lè jẹ́ kí wọn kí ó kọ ilé, tàbí kí wọn kí ó jẹun, tàbí kí wọn kí ó gbọ́ bùkátà ẹbí, àwọn òǹraye èèyàn tí kò níṣẹ́ lọ́wọ́ ni ó yẹ kí ó máa ṣiṣẹ́ fún Ọlọ́run. Ṣùgbọ́n a rí wípé Nehemiah kì í ṣe irú ènìyàn bẹ́ẹ̀. o je eni ti o ni ise ipo giga o je eni ti ipo re ni apin oba ti ko si eni ti o le kuro nibe sugbon o be si ni gbo wipe odi Jerusalem ni ati wo pale ati wipe ati pi na sun awon ilekun re o be si ni edun okan fun Jerusalem o be si ni edun okan fun awon olugbe Jerusalem nitori Jerusalem ni olu ilu o ni ibe ni Olorun fun ara re ti o fi adehun si wipe ogo Olorun yo wa nibe ati lati ibe lo ni imole ihinrere imole oro Olorun ti a ti ko won yo lo si gbogbo aye o si wa je edun okan fun Nehemiah nitori eyi ni o fi kuro ni ipo giga ti o wa je ari enikeni ninu wa ti o ti je ipe Olorun ari enikeni ninu wa ti o pa ipo ola ti o wa ti o pa ati ti o nfe lati sise fun Olorun iru eni be yo dabi Nehemiah nihi ni ari wepe o ku awon eniyan won ijo ati ijoye ati awon olori awon elomiran a ma ro wepe bi abaje ijoye bi abaje agba ninu ijo bi abaje ologbon ninu ijo ati olori ninu ijo wepe ohun ti o ye ki a se ni ki a ka ogbera ki awon mekunu awon ti won ro pe ko je nkan kan ninu ijo ki won ki o ma se ise na rara ko ri be nihi ni a ri wepe Nehemiah ati awon ijoye ati awon olori ati gbogbo awon eniyan ti o ku won so fun ara won wipe ise na tobi o si po ise wo ni won se ti won so wipe ise na tobi o si po ise wipe won fe wo won fe ko odi Jerusalem ti ati wo pale nje o mo wipe ijoba Olorun o ni odi ti ati wo pale ti awon woli eke ti won ti wo pale ti awon alake so elesin ti won ti wo pale ti awon ti ko mo bibeli daju daju si igbala okan ti won ti wo pale ti awon alagabagebe esin ti won ti wo pale o wa je ise ti re o je ise temi ise npe fun enikokan wa wipe a o lo a o jere okan odi ti ati wo pale ni ijoba Olorun wipe a o ko odi ti awon eleko eke awon woli eke awon ti awon alarin kiri ti won fi esin se jeun jeun odi ti won ti wo pale wipe iwo ati emi wipe a o gbe ero a o wasu ihere a o je ki imole ihere ki o de ti igbo awon ti se gbe ni ese kokan le ni ogun ni won ti so fun a wipe bi be ni a wa se ise na o jeun ti o wo ni lori won ni be ni a wa se ise na bi a ba le so yi nipa ijo wa bi a ba le so yi nipa enikokan wa be ni a wa se ise na o je ise ti o lere sugbon ki a to le se ani lati ni okan lati sise okan lati sise wo ese ikefa be ni a wa mo odi na gbogbo odi na le a si mo kan ara won titi de ida meji re nitori kiyesi daadara nitori awon eniyan na ni okan lati sise sugbon je kin je ki o yi o bi ki ba se wipe won feran Olorun won ki ba ti ni okan lati sise nitori bi Nehemiah bi o ti de Jerusalem ki o pe awon ijoye ki o pe awon olori ki o pe awon eniyan jo wipe ki won wo ki won ko odi ti ati wo pale bẹẹni ari wipe awon eniyan be si ni fi esun eke sun won bẹẹni won be si ni se inu ni bini si won bẹẹni won be si ni ko iwe si awon elomiran wipe awon eniyan won yi je aladamo aladase bẹẹni won be si ni so wipe Nehemiah fe gbe ara re kale gege bi olori awon eniyan na bẹẹni won be si ni so ohun ko bakun gbe fun Nehemiah ati si awon eniyan na se o mo wipe awa paapa ninu ise Oluwa bi ke ba se wipe ani ife Olorun bi ke ba se wipe ani ireti ogo bi ke ba se wipe ani igbagbo ninu Jesu Christi a o ni le se ise na nitori wipe awon elesun eke won po awon ti won ro wipe boya a n wa owo boya a n wa iyawo ni boya a n wa oko ni boya anfe nkan aye yi boya anfe di eni gbojumo ninu ijo opolopo oro ko bakungbe ni awon eniyan ni won le ma so si wa wi pe a fe di agbateru ihirere a fe di alakata kiti elesin opolopo oruko ni o sese ki won ki o ma pe wa sugbon a so nipa awon eniyan won yi o pe won ni okan lati sise iwo paapa bi o ba feran Jesu o ranti wi pe opolopo nkan ni a se si Jesu Christi o ranti wi pe Paul aposteli ati awon aposteli miran opolopo igba ni won lo si inu tubu kini se ti won duro ninu ise Olorun kini se ti won ko ja para ninu ise Olorun kini se ti ese won ko ye ninu ise Olorun kini se ti ipara eni rubo won ko diku ninu ise Olorun ohun kan lari nipa won won ni okan lati sise eyi ni akoko ti re eyi ni akoko temi wi pe o ye ki enikokan wa papa ki ani okan ati emi lati sise fun Oluwa ati so fun wa wi pe akoko ipago ti ajinde o nbo asi nfe ki enikokan wa ki o jade lo ni awon ile ti o yi wa ka awon ore ti o yi wa ka ki a so fun won wi pe ki won ki o wari Jesu ki won ki o wa wo Jesu Christi Olugbala ki won ki o wa lati gba igbala Olorun ma je ki ohunkohun ki o di olowo iba ase oko tabi aya tabi ise miran tabi inu ni bini tabi oro ti awon elomiran so ohunkohun ni won le so iwo ni o ye ki o mo wi pe ati fi ipe pe o ipe lati odo Olorun ati wi pe ise yi agbe ile olowo nitori be ma se ja para nitori be ma se gbeyin ninu ise yi ki ori wi pe o se ise ti a pe o si lati se ninu Johanu ori kerin Johanu ori kerin ese ikerin le logbon Jesu wi fun won pe ounje mi ni lati se ife eni ti o ran mi ati lati pari ise re Jesu Kristi Oluwa wa Jesu Kristi apere pipe wa Jesu Kristi eni ti an tele Jesu Kristi olugbala wa Jesu Kristi eni ti o ye ki a ma wo gege bi olupilese ati alase pe igbagbo wa o ni ounje mi ni lati se ise lati se ife eni ti o ran mi kini itumo ede yi o mo ti a npe ni ounje bi enikan ko ba jeun ni ooro ojo kan a o ri wi pe oju re yo yato bi enikan ko ba jeun sule ojo kan a o ri wi pe agbara re yo ma dinku bi ko ba jeun fun ose kan o somo iti bebe ku o ti Jesu Kristi so fun wa ni wi pe ounje ohun ohun ti o n gbe ara duro ohun to n gbe emi ohun duro ohun to je ko wa laaye ati laaye ni igba naa ohun ni lati se ife eni ti o ran ohun bi ohun ti n ji laaro bi awon elomiran ti n jeun ounje ti ohun fe je ni ife Olorun losan ounje ti ohun lepa re ni ife Olorun ni asale ounje ti ohun lepa re ni ife Olorun ati wi pe lati pari ise re iwo naa mo gege bi agbalagba wi pe ohun ti a ko bere a ki pari re nje je ki n bi o le ri beere kan ni igba wo lo pari ise ti Olorun gbe le olowo bi o ba ti bere jo se se fun o lati pari bi o ba ti bere ise jere okan ise ki a ma kaakiri ki a ma ti oju ile kan de oju ile keji lati so fun won nipa igbala ofe ti o wa lati odo Jesu Kristi nipa iku Jesu Kristi lori igi agbelebo bi o ba ti bere ni igba wo lo pari re sugbon Jesu Kristi so fun wa gege bi apere wa gege bi asaju wa ti o ye ki a ma tele ounje mi ni lati se ife eni ti o ran mi ati lati pari ise re ko fi mo nibe nikan soso wo ese ti o tele eyin ko ha wi pe o ku osu merin ikore yo si de wo mo wi fun yin egbe oju yin soke ki e si wo oko nitori ti won ti funfun fun ikore na o ti a pe ni ikore nihin ni we pe ki a kore awon okan eniyan si ijoba Olorun ki a so fun wi pe Jesu n gbala Jesu n tuni sile Jesu n dariji Jesu n wenimo ki awon paapa ki o se wa lati inu aye ki won ki o wa sinu Kristi ki won ki o di omo ijoba Olorun bi won ba se be o je wi pe akore won sinu ijoba Olorun e ni o ye ki a sise le lori e ni o ye ki a se laala fun ye ki a wo Johanu ori ikefa Johanu ori ikefa ese iketa din logbon e ma se sise ounje ti segbe ninu bibeli lai lai o so wi pe e ma se se laala fun ounje ti segbe sugbon fun ounje ti wa titi di iyi aini pekun eyi ti omo eniyan yo fi fun yin nitori pe ohun ni ani baba olorun baba ti fi didi ise ti opolopo nse loni iba je ise ki a di okun morun tabi ise ki a je olukoni fun awon omode ni ilewe tabi ise wipe ibi ti a ti da ile ise sile awon ti won ro nkan kan tabi awon ti won se nkan gbogbo awon ise won ti a le daruko won je ise ounje ti nsegbe nitori wipe a nse ise won yi ki a ba le jeun ki a ba le daso bo ara wa tabi ki a ba le kole sugbon o ye ki a mo wi pe awon ise won yi ohun ti won le fun wa ni awon omule mo fo aye yi ohun afowoba file ti aye e ni Jesu Kristi so wi pe ki a ma se lo gbogbo akoko wa lori ise fun ounje ti segbe sugbon ki a kunkun ma sise ki a ma se laala fun eyi ti so ni di aye ninu Olorun ati eyi ti yo ni ere iye aini pekun nitori be o ye ki a mo we pe ise ti a pe wa si ise ti o lere oni ise ijire okan ise fun ijoba Olorun kini eso iru ise be eni o mu a lo si apa keji eso ise ti a nse nipa ti emi eso akoko ni we pe a o ni iwa ododo iwa rere iwa mimo ni igbese aye wa bi a ba so pe a nsise fun Olorun ti a o so eso iwa mimo eso irele eso ododo eso ki a ma rin deede eso ki a ma rin ni yiye ninu ijoba Olorun iru ise be ko le je itewogba niwaju Olorun o ye ki ise yi ki o koko so eso ni igbese aye tiwa wo iwe owe ori ikokanla ese ogbon owe ori kokanla ese ogbon eso ododo ni igiye eni ti o ba si yi okan eniyan pada ologbon ni bi o ba ti fa ila si ese yi ninu bibeli re o ye ki o se be eso ododo ni igiye eni ti o ba si yi okan eniyan pada ologbon ni o nso fun anihi wi pe eso ti o ye ki ise wa ninu Kristi ise wa ninu ijoba Olorun eso ti o ye ki o koko so ni eso ododo Filipi ori kini ese ikewa ati ese ikokanla ki eyin ki o le dan ohun ti o yato wo ki e se jasi olododo ati alaije ohun ikose titi fi di ojo Jesu Kristi lehin igba ti e ti kun fun eso ododo lati odo Jesu Kristi fun ogo ati eyin Olorun ni ati je ki o ye wa wepe eso ti onigbagbo nso o je eso ti o yato ti awon ti o wa ninu aye eso wo lari lowo awon ti o wa ninu aye eso iwa ife kufe igberaga isoro odi eso ti o je eso kikan eso ti ki mu ki aye awon aladugbo won ki o rorun sugbon a nso fun wa o ni keyin ki o le dan ohun ti o yato wo yin ni wupe ki eso igbese aye re gege bi omo olorun gege bi ero ijoba orun gege bi eni ti o ti to Jesu Kristi wo gege bi eka lara ajara Jesu Kristi ki eyin ki o le eso eso ti o yato eso ife eso ayo eso irele eso ipamora eso iwa tutu eso ti a oso ti awon aladugbo wa ti o fi ri wipe a yato si awon elesin awon bankunjo oni ki eyin ki o le dan ohun ti o yato wo ki e se jasi olododo alai je ohun ikose wipe ki iwa wa ise wa ki o ma se ko enikeni lese awon elomiran ti won wa sinu ijo iwa won a ma je ki awon alai gbagbo ki o ni ariwisi si ijo won a ma so wipe iwo ti o tile n waasu o jaju kini lo iwo ti o je wipe looto lo n waasu oti o kuro nile re iwa ibaje ko kuro lowo re siga mimu nko irede oru nko faya wo nko o le jija nko oro ke oro ti an so ti an fi oro kele ba eni keji wa je nko iwo ti o so wipe o je oni waasu o je adari idapo ojule sugbon amo iru oro ti an ba lenu re oni ki o ma se ri be bi o ba ri be o je wipe a je ohun ikose fun awon elomiran oni leyin igba ti e ti kun fun eso ododo lati odo Jesu Kristi Oluwa fun ogo ati iyin olorun nitori be eso akoko ti o ye ki a so ni igbese aye wa oni wipe a je eni bi itinu olorun iwa wa ti ye pada irin wa ti ye pada oro enu wa ti ye pada a je ayanfe olorun nitooto a si je olododo ikeji ni wipe a yi okan pada tun pada lo si iwe owe ori ikokanla iwe owe ori ikokanla ese ogbon oni eso dodo ni igiye eniti o ba si yi okan eniyan pada ologbon ni kini atiri eyi si eniti o ba si yi okan eniyan pada ologbon ni awon eniyan ti won tin ro ninu okan won wi pe olorun jina rere sugbon ti iwo yi okan won pada ti won mo wi pe olorun wa ni tosi o gba ogbon olorun awon eniyan ti won ti joko sinu okunkun ti won ro wi pe agbara okunkun ni won fe fi se bi sadi won sugbon ti o lo ba won soro ti o yi okan won pada ti won mo wi pe ko si agbara miran leyin agbara Jesu Kristi ologbon ni iru eniyan be awon ti won ti fi aye won dogo si owo esu ti won ti so wipe laye lorun won ba esuku sugbon ti o lo yi won pada ti o so fun won wipe bi won ba joko ti esu bi won ba fi okan won sowo esu wipe won o se gbe ni aye raye sugbon ti won ba wa si odo Jesu Kristi ti won ke pe Jesu Kristi olugbala wipe won o di eni igbala o yi okan iru eni be pada ologbon ni iru eniyan ti o ba le se be awon ti o ti ro wipe igbadun wa ninu ese ninu agbere ninu ki a ma fi okunrin bara eni je won ti ro wipe igbadun wa ninu oti mimu ninu siga mimu ninu irede oru ninu ka ma jo kaakiri ka ma jebo kaakiri ti o lo ba won ti o so fun won wipe igbadun tooto inu Jesu lo wa igbadun tooto inu iwa mimo lo wa igbadun tooto ninu alaafia olorun lo wa bi o ba yi okan won pada be ologbon ni iru eni ti o ba se be yi ni a fi n so wipe ohun ti o ye ki ijire okan ki o se eso ti o ye ki ise wa ki o so ninu olorun ni wipe a n yi okan pada a je ologbon so fun mi awa ti a wa nihin wo kaakiri wo eyin ki o wo iwaju ki o wo egbe re awa ti a wa nihin bi o ba se se fun eni kookan wa bi a ba je ipe olorun bi a ba so fun olorun wipe ogbon lati le yi awon elomiran pada a n fe ki olorun ki o fun wa ogbon lati le je ki awon elomiran ki o ni igbara ninu Jesu Kristi a n fe ki olorun ki o fun wa bi eni kookan wa ti a wa nihin bi a ba le jere okan enikan soso sinu ijoba olorun ni osu kan gbogbo awa ti a jere won ati awon ti a jere ninu osu ti o tele ki a tun jere okan kookan ninu osu ti o tele gbogbo awon ton wa ninu ijo ni osu keji yi ki a tun jere okan kookan ninu osu ti o tele ninu odun kan o je mo wipe ibi ti a wa yi ko ni le gba wa nítorí bẹ́ẹ̀ ó yẹ kí a kún fún iṣẹ́, ó yẹ kí a kún fún ojúṣe. Kìí ṣe ojúṣe wí pé kí a kàn máa darí ìdàpọ̀ ojúlé nìkan. Àwọn tí wọ́n wà ní ìdàpọ̀ ojúlé, ṣé wọ́n ti ní ìgbàlà? Ṣé wọ́n ti mọ Olúwa? Ṣé a ti yí wọn padà? Ṣé Ọlọ́run ti fún wa ní ọgbọ́n tí a fi lè máa bá wọn sọ̀rọ̀, tí yóò jẹ́ kí wọn kí ó lọ sí orí eékún wọn láti gbàdúrà àgbà yọrí sí ìgbàlà títí a fi yí ìgbésí ayé wọn padà? Èyí ni èso tí Ọlọ́run ń retí láti ọwọ́ rẹ àti láti ọwọ́ mi, láti ọwọ́ ẹnìkọ̀ọ̀kan wa, kí a ba lè máa mú àwọn ọkàn kọ̀ọ̀kan wá sínú ìjọba Ọlọ́run. Kí sì ni èrè tí ó wà fún irú iṣẹ́ bẹ́ẹ̀? Bí o bá bẹ̀rẹ̀ lónìí, bí o bá tẹ̀síwájú, tí o yí padà, tí o bójú wẹ̀yìn, tí o ń sọ fún Ọlọ́run wípé lọ́jọ́ lójoojúmọ́ ni o máa bá àwọn ènìyàn sọ̀rọ̀ ọ̀rọ̀ nípa ìjọba Ọlọ́run. A ò sọ nípa àwọn tí ń sọ̀rọ̀ nípa olùṣọ́ àgùntàn, àwọn ẹlòmíràn wọn ò mọ ohun tí a ń pè ní ìwàásù ìhìnrere. Ohun tí wọ́n máa ń sọ fún àwọn olùmíràn ni wípé wá wo olùṣọ́ àgùntàn tó wà ní ìjọwa, ìjọwa dára ju ìjọ mìíràn lọ. Àwọn mìíràn tí wọ́n lọ ń bẹ̀rẹ̀ ìjọ, wọn ò ṣe ìfẹ́ Ọlọ́run, ìjọwa ló dára ju èyí kọ́ la ń sọ. Ohun tí a ń sọ nípa ìwàásù rẹ̀ ni pé kí a máa wàásù Jésù. A ò fi orúkọ olùṣọ́ àgùntàn fún wa kí a ba lè fi orúkọ olùṣọ́ àgùntàn gbà wá là. Orúkọ Jésù Kristì onígbanilà. Iṣẹ́ ìràpadà tí Jésù Kristì ṣe lórí igi àgbélébùú onígbanilà. Kìí ṣe ìjọ, kìí ṣe olùṣọ́ àgùntàn. Ṣùgbọ́n bí a bá ń jèrè ọkàn, bí a bá ń sọ fún àwọn ènìyàn wípé Jésù ń gbàlà, àti wípé ẹ̀jẹ̀ rẹ̀ ó ń wẹnimọ́, bí a bá lè ṣe bẹ́ẹ̀, ó jẹ́ mọ̀ wípé èrè púpọ̀ ló wà fún àwọn tí wọ́n bá ń ṣiṣẹ́ fún Ọlọ́run lé ọ̀nà bẹ́ẹ̀. Yẹ kí a wo Chronicle 2, Chronicle 2 orí 15 ẹsẹ̀ 7, Chronicle 2 orí 15 ẹsẹ̀ 7. Ṣùgbọ́n ẹ̀yin mú ara le, kí ẹ má sì dẹ ọwọ́ yín, nítorí iṣẹ́ yín yóò ní èrè òri. Bí a bá gba Olúwa gbọ́, bí a bá mọ̀ wípé olóòótọ́ ni Olúwa, àti wípé ìlérí rẹ̀ kìí yẹ̀, kìí tàsé, kìí falẹ̀, ó yẹ kí a mọ̀ wípé iṣẹ́ wa nínú Olúwa, iṣẹ́ ìjèrè ọkàn yóò ní èrè. Níhìn-ín ni a ti gba àwọn ènìyàn wọ̀nyí ní ìyànjú wípé kí ẹ̀yin kí ó mú ara le, kí ẹ má jẹ́ kí ohunkóhun kí ó jẹ́ kí a rẹ̀wẹ̀sì, nítorí pé iṣẹ́ ń bẹ lọ́wọ́ wa láti ṣe. Iṣẹ́ wà nílẹ̀ tí a ní láti ṣe. Ìpàgọ́ àjínde ló ń bọ̀ yìí. À ń fẹ́ kí àwọn ènìyàn tí ó wà ní àrọ́wọ́tó wa, à ń fẹ́ kí wọn kí ó mọ̀ nípa Jésù, à ń fẹ́ kí wọn kí ó mọ̀ nípa ìgbàlà Ọlọ́run, à ń fẹ́ kí wọn kí ó mọ̀ nípa ìgbàlà tí Jésù Kristì tí ó ṣe àṣepé rẹ̀ lórí igi àgbélébùú. Àwọn tí wọ́n kàn ń lọ sí ilé ìsìn, àwọn tí wọ́n kàn ń sọ nípa àjínde tàbí nípa ìjìyà Jésù Kristì, ṣùgbọ́n tí òye wọn bí a ṣe lè di ẹni ìgbàlà, à ń fẹ́ kí ó yé wọn. Ìwọ ni ó jẹ ẹnu fún Ọlọ́run, èmi ni ó jẹ ẹnu fún Ọlọ́run, gbogbo wa pẹ̀lú ìṣọ̀kan ni a ó jẹ ẹnu fún Ọlọ́run. Nítorí bẹ́ẹ̀, má ṣe jẹ́ kí ohunkóhun kí ó jẹ́ kí ó rẹ̀wẹ̀sì, má ṣe jẹ́ kí ohunkóhun kí ó dàyà pọ̀. Ó ní ẹ mú ara yín le, kí ẹ má sì dẹ ọwọ́ yín, kí ẹ má sì dẹ ọwọ́ yín, má ṣe jẹ́ kí ó rẹ̀ ọ́. Iṣẹ́ ń pè fún ẹnìkọ̀ọ̀kan wa, ó ń sọ fún wa wípé nítorí iṣẹ́ yín yóò ní èrè níwájú Ọlọ́run, èrè nínú ayé yìí àti èrè nígbà tí Jésù Kristì tí ó bá farahàn láti kó àwọn èèyàn fẹ́ lọ. Nítorí bẹ́ẹ̀, ṣiṣẹ́ fún Olúwa. Ṣùgbọ́n bí a ti ń ṣe iṣẹ́ yìí, ó yẹ kí a rí wípé iṣẹ́ tí a ń ṣe ó jẹ́ iṣẹ́ fún Ọlọ́run nìkan ṣoṣo. Matthew orí 6 ẹsẹ̀ 1, ẹ kíyèsára, kí ẹ má ṣe ìtọrẹ àánú yín níwájú ènìyàn kí a ba lè rí yín. Bí o bá rí bẹ́ẹ̀, ẹ̀yin kò lí èrè lọ́dọ̀ bàbá yín tí ń bẹ lé ọ̀run. Àwọn ẹlòmíràn iṣẹ́ wọn ó kún fún kárími, ó kún fún ìgbéraga, ó kún fún ojúsàájú, ó kún fún àgàbàgebè, ó kún fún ìgbéraga. Àwọn ẹlòmíràn tí wọ́n rò wípé wọ́n ń ṣiṣẹ́ fún Ọlọ́run, ohun tí a máa ń rí ni wípé kárími ó pọ̀ nínú ohun tí wọ́n ń ṣe. Bí wọ́n bá rí wípé olùṣọ́ àgùntàn wà nítòsí, adarí wà nítòsí, tàbí ẹlòmíràn wà nítòsí, wọ́n á tẹpámọ́ṣẹ́. Ó dàbí àwọn ènìyàn ẹlẹ́ran ara tí wọn ò ní ìgbàlà. igba miran o sese won wa ninu ise ijoba ki oga ibi ise ki o to ma se abojuto ki o to ma se ayewo gbogbo nkan ki o to ma kaakiri won akawojo won ni sise won ajoko won akawogbera sugbon bi won ba ti ri pe oga nbo awon eru adide won be si ni sise iru ise be ko ni ere awon elomiran won ma nse be ninu ijo gbogbo ohun ti o ye ki a se gege bi ojuse won ni se sugbon bi won ba ri wi pe enikan nbo alabojuto kan nbo won be si ni dide ise kari mi niyi o mo wi pe nigba ti eni yi ti o si nibe jesu wa nibe olorun wa nibe nitori be ki a ma se je ki ise wa ninu oluwa ki o je kari mi ki a ma se je ki ise wa ki o je fun oju saju eniyan elomiran bi won ba wa ni awon nikan soso won ki se ise ti o ye ki won ki o se sugbon oju saju o ti po fun won bi won ba ti ri pe enikan bo bi won ba ri wi pe enikan ti o ma so wi pe e ko se oluwa o olorun a so agbara yin di otun o bi won ba ti ri pe enikan ti o ma soro fun won oro siri fun won won be si ni sise iru ise be ki se ise ti a n se nipa ife olorun o ye ki ise wa ki o je ise ti o wa laisi agabagebe laisi igberaga laisi oju saaju laisi wi pe a n fe a fe gbe ara wa soke tabi ise ti o je wi pe eniyan le a n fi han tabi ise ti o je pe aso la fe fi han bi a se ni oso aye to la fe fi han ko ye ki ise wa ki o ri be o ye ki o se ki o je ise ti a se pelu emi otito pelu okan otito ise ti a se si oluwa ati si itesiwaju ijoba olorun bi a ba se be o daju wipe ere po fun wa ni aye yi ati ni aye ti nbo ninu iwe ifihan ori kejilelogun ifihan ori kejilelogun ese ikejila kiye si emi nbo kankan ere mi si nbe pelu mi lati san fun olukuluku gege bi ise re yo ti ri Jesu Kristi nbo ere re si nbe le owo re lati san fun eni kankan wa gege bi ise ti a se fun itesiwaju ijoba olorun o ye ki a dide duro nisinsiyi ki a ba oluwa soro ki a so fun wi pe a fe se ise ti o lere ise ijere okan awon oku okan ese won po nitosi wa o ye ki a dide o ye ki a ji ninu orun wa o ye ki a lo ba won soro o ye ki a mo wi pe Jesu Kristi ti ko fun won o si n fe ki a so fun won wi pe oun ni olugbala dide duro ki o gbadura ki o fi akoko re fun olorun ki o fi ohun ini re fun olorun ki o fi awon talent ti olorun ti fun ki o fi fun olorun ki o ri wi pe o se ise ti o lere ki o si ri wipe eso ti ise yi nso ni igbesi aye re o je eso iwa ododo ki o si ma rin deede ki o ri wipe o ti kuro ninu ese o n gbe igbesi aye otun ninu Kristi o si ri wipe ohun gbogbo ti o n se o n fa okan awon elese wa si odo olugbala ki o ba le dariji won ki o ni ireti ninu olorun wipe nitooto yoo fun ni ere ti o to ti o si ye ni akoko re gbadura so fun olorun bi o ba ti je alapara tele tele ole tele tele ninu ise oluwa so fun olorun wipe akoko to lati ji ati lati ja papa ninu ise oluwa
1: This CLM Radio, your spiritual welfare is our concern.
2: Eje ki agbadura. Olorun alaanu, atun wa siwaju yin nisinsiyi lati gbo oro yin abebe wi pe ìka ọwọ́ yín fún ara yín yóò kọ àwọn ọ̀rọ̀ wọ̀nyí sí wa lé ọkàn ní orúkọ Jésù. À ń bẹ̀yìn wípé ẹ̀mí tí máa mú ni sùn tàbí tí máa mú ni tògbé lásìkò tí a ń ka ọ̀rọ̀ Ọlọ́run tí ẹ ń fi ìran ọ̀run hàn ni. À ń bẹ̀bẹ̀ wípé irú ẹ̀mí bẹ́ẹ̀ ẹ lé wọn jáde lórúkọ Jésù. Ẹ jẹ́ kí ọ̀rọ̀ yìí bí a ti ń gbọ́, bí a ti ń gbà, bí a ti ń dúró lé lórí, bí a ti ń fẹ́ láti ṣe é, kí ó mú ìyípadà ọ̀tún wá sí ìgbésí ayé olúkúlùkù wa lórúkọ Jésù. A dúpẹ́ pé ẹ ti gbọ́, ẹ là wá lójú láti rí ohun ìjìnlẹ̀ nínú ọ̀rọ̀ yín. Ẹ pà wá súnmọ́ ọ̀dọ̀ ara yín ní orúkọ Jésù Kristì Olúwa wa. Ẹ jẹ́ kí a ṣí Bíbélì wá sí Matthew orí kẹtàlá. Matthew orí kẹtàlá, ẹsẹ̀ ìkejìdínlógójì. Oko lè ayé, irúgbìn rere lè àwọn ọmọ ìjọba, èpò sì lè àwọn ẹni búburú ni. Irúgbìn rere lè àwọn ọmọ ìjọba. Lónìí, a ń fẹ́ sọ̀rọ̀ nípa ọmọ ìjọba Ọlọ́run. Ọmọ ìjọba Ọlọ́run tàbí ìjọba ọ̀run ìkan náà ni. Àwọn ẹlòmíràn bí a bá ń sọ nípa ọmọ ìjọba ọ̀run tàbí ọmọ Ọlọ́run kì í yé wọn. Wọ́n máa ń rò wípé bí a bá jẹ́ ẹni tí a ti sàmì fún láti kékeré, bí a bá jẹ́ ẹni tí a ti sọ ní orúkọ Kristiẹni, orúkọ àwọn onígbàgbọ́, tàbí ẹni tí a ti máa ń mú lọ sí ilé ẹ̀kọ́ ọjọ́ ìsinmi láti kékeré, tàbí ọmọ tí a ti ka Bíbélì fún láti kékeré, tàbí bí a bá wá láti àwọn tí a máa ń pè ní agbolé ìgbàgbọ́, tó jẹ́ wípé lóòrọ̀ kùtùkùtù bàbá alago àsìkò gbo àjọ pé àáka Bíbélì, a máa ń ròyìn pé nítorí bẹ́ẹ̀ a jẹ́ ọmọ Ọlọ́run. Ṣùgbọ́n Bíbélì jẹ́ kó yé wa ẹni tí ń ṣe ọmọ Ọlọ́run tàbí ẹni tí kì í ṣe ọmọ Ọlọ́run. Àwọn ẹlòmíràn wọ́n máa ń rò wípé ọmọlúwàbí àti ọmọ Ọlọ́run wípé ìkan náà ni. Bí a bá rí ẹni tó ń rìn jẹ́jẹ́, ẹni tó ń sọ̀rọ̀ jẹ́jẹ́, ẹni tó lawọ́, ẹni tó máa ń ṣàánú àwọn alágbe, ẹni tí ó dàbí ẹni pé kì í nìkan jẹun, a máa pe àwọn ẹlòmíràn láti pín nínú àwọn ohun tí ó ní. A máa ń rò wípé irú àwọn bẹ́ẹ̀ wọ́n jẹ́ ọmọ Ọlọ́run, tàbí a máa ń rò wípé àwọn tí wọ́n ń lọ sí ilé ìsìn, ó ṣeéṣe kó jẹ́ ilé ìsìn àwọn tí wọ́n ń ka Bíbélì, tàbí àwọn tí wọ́n ju Bíbélì sílẹ̀ tí wọ́n ń gbé nǹkan mìíràn lọ́wọ́ nínú ẹ̀sìn wọn, tàbí ẹni tí ń gbàdúrà, ẹni tí ń gbà àwẹ̀, tàbí ẹni tó tilẹ̀ jẹ́ wípé ó jẹ́ òṣìṣẹ́ ní àwọn ẹlẹ́yàmẹ̀yà ìjọ. A máa ń rò wípé irú àwọn ènìyàn bẹ́ẹ̀ wípé wọ́n ti di ọmọ Ọlọ́run. Ṣùgbọ́n Bíbélì ni amọ̀nà atọ́ka láti jẹ́ kí a mọ̀ wípé ẹni báyìí ni a ń pè ní ọmọ Ọlọ́run, tàbí ẹni báyìí ni kì í ṣe ọmọ Ọlọ́run. Ṣùgbọ́n níbi tí mo ti kà fún ọ, ó sọ fún wa wípé àwọn kan wà tí a pè ní irúgbìn rere. Àwọn kan wà tí a ti sọ di rere nípa orí ọ̀fẹ́, tí a ti sọ di rere nípa ìwẹ̀ ìnùmọ́ ẹ̀jẹ̀ Jésù Kristì. Àwọn kan wà tí a ti yí wọn padà, tí wọ́n ti di rere, tí a ti mú nǹkan tí ó jẹ́ wípé ẹ̀dá àbínibí, tí ó ń jẹ́ kí a hu ìwà tí kò dára, tí a ti mú kúrò. Àwọn wọ̀nyí lè a pè ní ọmọ ọ̀run, ọmọ ìjọba ọ̀run. Kí ẹ̀kọ́ yìí kí ó lè yé wa dáradára, mo pín in sí ọ̀nà mẹ́ta. Ọ̀nà kínní, ọmọ Ọlọ́run. Àwọn wo ni Bíbélì pè ní ọmọ Ọlọ́run? Ìkejì, ọmọ nínú agbolé ìgbàgbọ́. Ó yẹ kí a mọ̀ wípé Bíbélì fi yé wa wípé àwọn kan wà tí wọ́n jẹ ọmọ nínú agbolé ìgbàgbọ́. Ìkẹta, ìfarajìn àti ìfaraẹnirúbọ àwọn ọmọ Ọlọ́run. Ẹni tí ó bá jẹ ọmọ Ọlọ́run nítòótọ́, kì í ṣòro mọ̀. A máa ń rí ní ìgbésí ayé wọn, a máa ń rí ìgbọràn wọn, a máa ń rí ìfaraẹnirúbọ wọn, a máa ń rí ìjólóòtọ́ wọn àti ìfarajìn tí wọ́n ní nínú ìjọba Ọlọ́run. Wò ó láti àkórí kìíní. Àwọn wo ni ọmọ Ọlọ́run? Wo orin Dáfídì. Orin Dáfídì ori keta le ni ogorun ese ikejila ati ese iketala bi ila orun ti jina si iwo orun be li o mu ire koja wa jina kuro lodo wa bi baba ti se iyonu si awon omo be li oluwa nse iyonu si awon ti o beru re ese meji ti mo ka fun yi o dabi awon ese ti o kuru popo sugbon won je awon ese ti o kun fun ijile itumo be ba nso nipa ore ofe olorun anu olorun idariji olorun be ba nso nipa ore ofe tin so wa di omo olorun lakoko o so fun wa wi pe ke a to le di omo olorun olorun ni se nkan kan nipa ese ati ire koja ti o wa ni igbese aye wa mo mo wi pe bi o ba je eni tin ka bibeli o mo wi pe ohun ti o ya wa ya olorun ni ese ti o wa ni igbese aye wa nitori olorun wa ni oke a wa ni isale ohun to wa laarin eni to wa loke ati eni to wa ni isale ohun ni ese ti o je idena tabi idabo laarin wa tabi ke a so wi pe eni kan wa lori oke ikan wa ninu ogbun ohun ti o ya wa nipa ohun ni ese ti o wa ni igbese aye wa ke a lo gege bi apere ni ede miran ohun wa ninu imole awa wa ninu okunkun nitori be idabo wa laarin olorun ati eniyan gba ti a ba mu idabo yi kuro ti a ba mu awon ese won yi kuro igba na gan ni a mo wi pe a di omo olorun o wa so fun wa wo le kan si ni ese ikejila bi ila orun ti jina si iwo orun be ni o mu ire koja wa jina kuro lodo wa bi o ba foju inu wo ohun ti a pe ni ila orun o je ibi ti orun ti yo laaro bi o ba foju wo o ba foju inu wo iwo orun o je ni asale nigba ti orun ba wo bi o ba wo lati ila orun si iwo orun o ri wipe won jina sira won popo popo e je wipe bi a ba mu nkankan si iwo orun eni to wa ni ila orun ko le ri iru nkan be e ni onisamu fi wa wipe je o je mo wipe o sese ki olorun sanu fun wa ki olorun ki o we ire koja wa nu ki olorun ki o mu aise dede wa ire koja wa awon ese wa ki o mu jina si wa gege bi ila orun ti jina si iwo orun bi o ba je be o je wi pe awon ese won yi won ko si ni odo wa mo awon elomiran ojojumo ni won fi n je wo ese e je wi pe ese yi wa ninu won ese yi wa ninu ago won ese yi wa ni igbese aye won sugbon a so fun a wi pe bi a ba ti ni idariji olorun ti mu awon ese won yi kuro o ti mu ojina rere o dabi iwo orun bi o se jina si ila orun be ni a mo awon ire koja awon ejina kuro lodo wa eyi ni o fi ri wi pe ninu ijo wa nihi a ki fi ojojo isimi ojo aiko bayi ki a fi ma je wo ese a ki fi gbogbo ipade oju ile ka fi ma je wo ese a ki fi gbogbo akoko adura ki a fi ma je wo ese ki lo de nitori wi pe a ti mu awon ese won yi a ti mu ojina si wa o wa so fun ni ese iketala o ni bi baba ti se iyonu si awon omo be li oluwa nse iyonu si awon ti o beru re gba ti o ba gbo oro olorun a mu iberu wo inu okan re iberu olorun iberu idajo olorun bi olorun ba ti so fun o wi pe ese o ma mu ijiya wa wi pe ese ma mu idajo wa bi o ba je eni ti o fe sumo olorun o ri wi pe bi olorun ti n so fun o ti o n fi awon ese re han o be ni iberu wonu okan re iberu lo ma mu olo gbadura iberu lo ma so mu o ke pe olorun wi pe olorun dariji mi olorun sanu fun mi olorun mu ese mi kuro olorun ma je ke awon ese won ki o je iparun mi o ni bi o ba ti je eni to beru be eni to n wariri niwaju olorun nitori awon ese re o ni yo mu ese won yi kuro yo dariji o idariji yi ni o so wa di omo olorun nitori be je ki o ye wi pe ki se gbogbo eni tin pe mi le oluwa oluwa ni o wo ijoba orun ki se gbogbo eni tin ki gbe pe oluwa oluwa ni a pe ni omo olorun kiki awon ti a ti dari ese won ji kiki awon ti a ti mu ire koja awon kuro kiki awon ti o je wi pe ese otun ma joba ni igbese aye won mo awon ni a pe ni omo olorun bawo ni a se le segun ese bawo ni a se le bori ese iwe mimo je ki o ye wa Galatia ori keta Galatia ori keta lati ese ikejilelogun sugbon iwe mimo ti se gbogbo nkan ti se gbogbo nkan mo sabe ese ki a le fi ileri nipa igbagbo ninu Jesu Christi fun awon ti o gbagbo ohun ti a so fun anihin o je ohun ti a ti so fun ninu Rome ori keta bakan na we pe gbogbo eniyan le o sa ti se ti won si ti kuna ogo olorun eni a fi so pe iwe mimo ti se gbogbo nkan mo sabe ese we pe iba se funfun iba se dudu iba se kuruntu iba se omowe iba se awon ti won wa ni oko ni abule tabi awon ti won wa ni ilu oni gbogbo eniyan patapata le ati fi si abese ti ese njoba ninu won ti ese njoba lori won oni sugbon a fi ileri pamo fun wa ninu igbagbo ninu Jesu Christi we pe be oba kepe oluwa we pe a o gba wa la a o dariji wa a o mu iyipada otun wa si igbesi aye wa we se ikerin din logbon nitori pe omo olorun ni gbogbo yin nipa bawo nipa igbagbo ninu Christi Jesu oni bi a se ndi omo olorun ni we pe gbati a ko ese sile gbati a ko isu sile gbati a ko okunkun ati ise okunkun sile gbati a ko awon ire koja wa gbati a ko won sile gbati a so fun olorun we pe ki o saanu fun wa we pe ki o we ese wa nu ti a si fi oju igbagbo wo oke Calvary bi a ko tile ri ni oju iyara sugbon ti a mo wipe a mo wipe Jesu Christi ku fun wa gba ti a ti ri Jesu Christi pelu igbagbo ti a ri pe o da o ta eje re sile fun wa oni nipa be nipa igbagbo ninu Jesu Christi a di omo olorun ninu Johanu ori kini Johanu ori kini lati ese ikewa oun si wa le aye nipasẹ rẹ li asif ti da aye aye ko si mo o to awon ti re wa awon ara ti re ko si gba sugbon iye awon ti o gba awon le o fi agbara fun lati di omo olorun ani awon na ti o gba oroko re gbo e je ki o ye wa wi pe gbati Jesu Christi wa ki se fun awon Jew nikan soso ni Jesu wa fun won ni o wa le aye nipase re le a si ti da aye aye ko si mo o sese ki o ti ba awon elomiran pade awon ojiyan awon ti won ma n tako oro olorun awon ti o je wi pe ninu iwa ailoye aikeko oro olorun won ma so wi pe Jesu ko wa fun awon eniyan dudu wipe esin iborisa esin ibile esin abalaye wipe eyi ni ni ti awa eniyan dudu wipe awa ti atun logba esin kristiani ti an ka bibeli wipe ajeji esin ni fun eniyan dudu wipe patapata ni gbogbo aye gbogbo eniyan dudu ni o ye ko ma borisa sugbon oye ti o ye won ni wipe nipa Jesu le ati da gbogbo aye ati Nigeria ati Africa ati alawo dudu ati alawo funfun wipe nipa re le ati da ko si ohun kan ti a da leyin Jesu Christi nitori ba je ki o ye o ki o fi awon ojiyan awon eleke ki o fi won sile o wa so wipe o to awon ti re wa awon ti re ko si gba o wa so fun ani ese kejila wipe sugbon iye awon ti o gba ibikibi ti a ti le ri won iye awon ti o gba iba ase ni ile alawo dudu ni tabi awon alawo funfun iba se awon Jew, iba se awon keferi, ibikibiti ibaje, iye awon ti o gba, awon le o fi agbara fun lati di omo Olorun, ko se se fun o lati di omo

ṣé ó ṣeé ṣe kí ènìyàn kí ó máa wá sí ilé ìsìn kí ó máa lọ sí ilé ijó ní àṣálẹ kí ó máa lọ sí ilé sinimá ní àṣálẹ kí ó máa lọ sí ìdí ọtí mímu ní àṣálẹ ibi tí ó ti ń mu ọtí yìí kí ẹmí mímọ ọlọrun kí ó máa sọ wípé àhán ò kárí ọmọ dáadáa gba tó ti lọ sílé ìsìn láàárọ tó wá mu àmúyíra ọtí nísinsìnyí kó máa bá ẹmí rẹ jẹrìí wípé ó di ọmọ ọlọrun ìwọ náà mọ pé kò ṣeé ṣe bẹẹ ṣé ó ṣeé ṣe fún kẹnìkan máa wá sínú ilé ìsìn kí ó di ọ̀sán bí ó bá ti délé kó fìjà pẹ́ta pẹ̀lú ọkọ ẹ̀ kó sọ wípé òun jẹ́ gba bẹ́ẹ̀ kó bẹ̀ẹ̀ sí ń jà kó bẹ̀ẹ̀ sí ní pariwo ṣé níbi tó ti ń jà yìí ṣé ó ṣeé ṣe kí ẹ̀mí ọlọ́run ẹ̀mí mímọ ọlọ́run ẹ̀mí òtítọ́ kí ó sọ fún wípé ọmọ ọlọ́run ni ìwọ ṣe rárá ìgbà tí ènìyàn bá kúnlẹ̀ lórí eékún ẹ̀ ṣùgbọ́n tí ó rí wípé òun jẹ́ ẹlẹ́ṣẹ̀ tí ó bẹ̀ sí ní kígbe tí ó bẹ̀ sí ní sọkún tí ó bẹ̀ sí ní gbàdúrà tí ó ń jẹ́wọ́ fún ọlọ́run tí kò fi ohunkóhun pamọ́ tí kò di ẹ̀bi ẹ̀ṣẹ́ tiẹ̀ lé ẹlòmíì lórí wípé èèyàn dáadáa ni mí ọkọ mi lèèyàn burúkú èèyàn dáadáa ni mí ìyàwó mi ni ò ṣe bá gbélé pọ̀ èèyàn dáadáa ni mí bàbá àti ìyá mi àwọn náà ní tiwọn lọ́wọ́ èèyàn dáadáa ni mí ṣùgbọ́n àwọn ìdílé wa àwọn èèyàn burúkú àwọn ẹlẹ́ṣẹ̀ ìyà ẹ̀ṣẹ̀ àwọn bàbá wa ni mò ń jẹ irú ẹni bẹ́ẹ̀ tí ó jẹ́ ẹni tí ó ń wí àwáwí irú ẹni bẹ́ẹ̀ kò ní ní ẹ̀mí ọlọ́run láti sọ fún wípé ó ti di ọmọ ọlọ́run ẹni tí ẹ̀mí ọlọ́run máa bá jẹ́rì ni ẹni tó ní ìrẹ̀lẹ̀ ẹni tó wá síwájú ọlọ́run ẹni tó tún bá níwájú ọlọ́run ẹni tó sọ fún ọlọ́run wípé òun kì í ṣe èèyàn dáadáa wípé nínú ẹ̀ṣẹ̀ láti bí òun nínú ẹ̀ṣẹ̀ ni ìyá òun lóyún òun àti wípé òun fẹ́ bọ́ lọ́wọ́ ẹ̀ṣẹ̀ kí ọlọ́run kí ó ṣàánú fún ẹni tó rọ̀ mọ́ àgbélébùú ẹni tí ó wẹ̀ nínú ẹ̀jẹ̀ jésù pẹ̀lú ìgbàgbọ́ àwọn ni ẹ̀mí ọlọ́run bá jẹ́rìí nínú ẹ̀mí wọn wípé àwọn ti di ọmọ ọlọ́run ó wá ń sọ fún wa ó ní kì í ṣe àlùfáà ó ní kì í ṣe ẹnikẹ́ni kì í ṣe ajèrè ọkàn ló ń sọ wípé a ti di ọmọ ọlọ́run ẹ̀mí tìkára rẹ̀ ni ó ń bá ẹ̀mí wa jẹ́rìí wípé a ti di ọmọ ọlọ́run wípé ọmọ ọlọ́run lè àwa ṣe bí a bá jẹ́ ọmọ ọlọ́run àmì wo la fi mọ ọmọ ọlọ́run àwa tí a ti pẹ́ díẹ̀ nínú ìjọ àwa tí a ní ẹ̀mí ọlọ́run ó máa ń mọ bí ó ṣe ṣe kí o máa lọ lójú títì kí o kàn tajú sókè kán kò rí ẹnìkan ẹ̀mí ọlọ́run á sọ fún ọ wípé arábìnrin wa nìyẹn bó bá ti ó lọ ba ẹ̀mí èèyàn máa sọ fún ọ wípé arábìnrin olúwa ni wàá ní arábìnrin ṣe gáfàrà fún mi o mo fẹ́ di lọ́wọ́ díẹ̀ ṣé onígbàgbọ́ nìyí òun pàápàá bí ó bá jẹ́ ẹni tí ó ní ẹ̀mí ọlọ́run bí ó bá ti rí ìwọ náà tó rí àmì ẹ̀mí ọlọ́run lára rẹ àmì ìrẹ̀lẹ̀ àmì ti jésù kristi a ni arábìnrin a lónígbàgbọ́ lòun wàá máa rò lọ́kàn yẹn pé òun láti jẹ́ ọmọ ọ̀jọ́ wa lélẹ́yìí pé ṣé dípà nìyí àbí ẹ ṣe gáfàrà a ní ṣé dípà lẹ́yìn náà ẹ gbára yín mú pé ọmọ ọlọ́run ni mí àmì nìyẹn ṣùgbọ́n ẹni tá a rí lóde tá a rí àmì ọmọ ọlọ́run ẹni tá a rí lóde nínú ọ̀rọ̀ sísọ nínú ìwọṣọ nínú kí bí a ṣe ń ṣe nǹkan nínú ìgbésí ayé wa kí a má rí àmì ọmọ ọlọ́run ó yẹ kí a ní àmì ọmọ ọlọ́run bí yàtọ̀ sí pé a ti ẹ̀ ń sọ nípa ti ọmọ ọlọ́run àwa tí a wá láti ìlú òkèrè tí kì í ṣe èkó níhìn ni a ti bí wa ó ṣeé ṣe kí a rí ara ilé wa kan kó pẹ́ tá a ti ríra bí a ti wà ó ṣeé ṣe kó jẹ́ ibùdó kọ̀ la wà ẹnìyẹn a máa wò wá wípé ǹjẹ́ ara ilé mi kọ́ yìí àwa náà máa wò pé lágbájá ǹjẹ́ kò ju ara ilé mi bó bá ń bá ẹlòmíì sọ̀rọ̀ gbà tó bá ń gbọ́ èdè ẹnu ẹ̀ tó bá ń gbọ́ ọ̀rọ̀ ẹnu ẹ̀ wà á máa sọ pé ǹjẹ́ lágbájá wà á súnmọ́ díẹ̀ wà á ní arákùnrin àbí arábìnrin ń bolẹ̀ ti wá a ní ìlú báyìí ni ìlú bẹ́ẹ̀ ló ti wá ìlú bẹ́ẹ̀ ni tèmi náà a ní èmi náà mo ń rò pé mo mọ ǹjẹ́ lágbájá kọ́ ni bàbá ẹ a ní ṣé ẹ mọ̀ wọ́n ni a ní ọmọlé kan náà ni wà lẹ máa tún sún sẹ́yìn lẹ máa gba yín mú bó ṣe ń rí nìyẹn ní àwa tá a ti ẹ̀ wà nínú ara ká má tó sọ pé nípa ti ọmọ ọlọ́run ẹni tó bá jí ọmọ ọlọ́run àárí àmì ọmọ ọlọ́run ní ti ìwọṣọ ní ti ìrìn ní ti ìsọ̀rọ̀ ní ti ìṣesí a ó rí àmì ọmọ ọlọ́run kí ni irú àmì tá a fi ń mọ ọmọ ọlọ́run ẹ jẹ́ kí a wo pétérù kìíní orí kìíní láti ẹsẹ̀ ìkẹrìnlá bí àwọn elétí ọmọ lé àìfi ara yín dáṣà bí ìfẹ́kúfẹ́ àtijọ́ nínú àìmọ̀ yín ṣùgbọ́n gẹ́gẹ́ bí ẹni tí ó pè yín ti jẹ́ mímọ́ bẹ́ẹ̀ ni
ki eyin na si je mimo ninu iwa yin gbogbo nitori ati ko pe e je mimo nitori ti emi je mimo ami bi a se mo olorun niyi bi a se mo omo olorun o niyi o ni bi ele ti omo bi eni tin gboran bi abari omo olorun gere ti o tin gbo nipa iwoso ni gbagbo lo ma so fun olorun pe ah olorun dariji mi o bi omo pe be ni o wa lese kese lo ti se atunse igbese aye re bi o ba je omo olorun bi o tin gbo nipa wepe ko dara lati je akobirin jo wepe oko kan aya kan lese kese lo tin so fun olorun wepe olorun fun mi lori ofe o ki n le se ohun to fe ki n se awon yi ni a pe ni omo olorun gbogbo eni to n gbo oro olorun to n gun ejika eni to n gbo oro olorun to n dagunla eni to n gbo oro olorun to n se be ni pe eyi ni ko kan mi ami omo olorun da ni igbesi aye re bi abaje omo olorun iwa tutu iwa mimo eso ti emi yo wa ni igbesi aye wa oni bi ati je omo olorun se amo we pe mimo le olorun se amo we pe ese ko si lowo olorun oni tori be gege bi eni ti o pe yin ti je mimo awon elomiran ko mo eni ti o pe won won ko mo we pe olorun orun oni o pe wa sinu agbo oni o pe wa lati se wa lori re oni o pe wa lati je eni bi eni tinu re oni bi a ba je eni ti olorun omo olorun bi eni ti o pe wa ti je mimo be ni ki a wa paapa ki a je mimo ninu iwa wa gbogbo ninu ohun gbogbo ti a nse ye ki a wo heberu ori kejila lati ese ikefa nitori pe eni ti oluwa fe oni ibawi a si ma na olukuluku omo ti o gba ye ki a duro nibe ara mi a ma ri awon elomiran o ma wa si inu ile isin wa nihin bi o ba si ri won nigba miran ti won o ba wa to ba bi won pe ki lo de arabirin a o ri yin mo a ni ohun wa sibe yin mo se o si o oni ko si ife nbe ni bawo lo se mo ibi ti jesu njoba ibi ti oro olorun ti fese mule ibi ti emi olorun ko fi wa sile ni igba kankan ri ibi ti o je wipe bi ati nkunle were bayi be ni olorun gbadura wa ibi ti iwa mimo ti o joba si bawo lo se so pe ko si ife nibe oni ojojumo tin ba ti wa se lo ma dabi eni pe won ti lo royin mi fun oluso agutan gbogbo iwa lebu owo mi patapata a kan ma la won lesese ni ojojumo lo dabi eni pe ko ye mi bi won ba tin soro olorun bi igba tan na mi legba ninu emi ni o mo pe ife olorun niyan ohun la kayi oni nitori pe eni ti oluwa fe ohun ni bawi bi oro olorun ba na wa legba bi oro olorun ba nlu wa nikumo bi oro olorun ba so fun wi pe ona wa o da to oro enu wa o da to ise wa o da to aso wiwo wa ko da to iloko laya wa ko da to ati jije mimu ko da to ona ti a n gba sise wa ko da to bi olorun ba ba wi ife olorun ni awon elomiran ma so pe ijo ti won wa nsin gba ta won ti kuro ni dipa ijo daada won ki be ni keni wi o ba ko mi rijo o ba je omuti o ba ma jale nkan ki nkan to wo to ba ma se wipe won ki be ni keni wi nbe ko si ife olorun nbe ife olorun wa ni bi ti a tin ba ni wi nitori pe eni ti oluwa fe oni ba wi a si ma na olukuluku omo ti o gba e ma mu suru labe ba wi olorun ba yin lo bi omo ni nitori pe omo wo ni nbe ti baba ki ba wi elomiran bi a ba ti ba wi die gege bi oro olorun a ma kaakiri a ma rojo a ma ti ojule kan de ojule keje we pe won ti sile mi o won ti doju so mi o ni ninu adugbo wa ni adugbo wa won je nsin mi nitori asise kekere kan ti mo se ti o ba ri ibawi tan fun mi ko si ife ninu ijo ko si ele ninu ijo ki o ye kan ma ba ni kedun sugbon tori asise kan ti mo se won ti da mi duro bi o ba mo ife olorun o mo soro labe ibawi nitori olorun o ma n ba ni wi gege bi omo o ni ta ni o je omo olorun tooto ti olorun ki ba wi wese ikejo o ni sugbon bi eyin ba wa le si ibawi bi eyin ba wa le si ibawi ninu eyi ti gbogbo eniyan ti je alabapin nje omo ale ni e ki se omo wo daradara
wo bibeli bi o ba je emi gege bi oluso agutan ni mo ro loru ede bayi o sese ke elomiran ki o jade ninu ijo ki o so wi pe ah bawo ni oluso agutan eyan olorun bawo ni o se le pe eyan ni omo ale nigba ti o je wi pe afesin olorun ni a se wa sinu ijo o ri ohun ti olorun so fun wa o ri bi emi olorun bi o se jolo to si to so wi pe gbogbo eniyan patapata ni o ye ki o wa labe ba wi bi a ba se ohun ti o dara oni sugbon o bi a ba se ohun ti o dara ti won ba so fun wa pe ah ejule o ma kan ni o ma fowo kan o bo su sori aga ejule o bo n pariwo lasiko lasiko ti a se ijosin ejule o bi o je pe ani kokorin kokorin daada ton so pe ah lagbaja okorin ah ejule o e ma fowo kan ma kan ni o a ki ba wi o bi won so wi pe ah lagbaja o ma ji owo ijo ejule o e ma fowo kan o idajo ti owo olorun lo wa o gba to ba di orun apadi a ma bo lohun yanju e iru nkan te lo mi fe niyan mo gbadura we pe ki enikeni ninu wa ki o ma je ma kan ki o ma je enikeni eni ti a ni le ba wi eni ti a ni le so pe ah arakunrin yi ni o dara o arabirin eyi ni o da baba feran ara wa bi a ba je omo olorun bi a ba je ile ti omo o ye ki a le ma ba ni wi nigba ti a ba se ohun ti ko dara o ni pelu pelu ni ese ikesan awa ni baba wa nipa ti ara ti n to wa awa si n bu ola fun won awa ki yo koko teriba fun baba awon emi ki a si ye nitori won to wa fun ojo die bi o ba ti dara loju won sugbon ohun fun ere wa ki awa ki o le se alabapin iwa mimo re iyi ni olorun so fun awe pe bi a ba je eni bi tinu olorun bi a ba je omo olorun a o fi han ninu iwa wa ami omo olorun yo wa ni igbese aye wa pelu je ki a wo akori keji omo ninu agbo ile igbagbo o ye ki a mo we pe ohun kan wa ti a n pe ni agbo ile igbagbo agbo ile igbagbo yi ki se ibi ti a n gbe ni ile wa a n so nipa ijo nihin nibi ti a wa wepe a je agbo ile igbagbo bawo ni o se ye ki a se ninu agbo ile igbagbo bawo ni a se le mo wepe a je omo olorun ni agbo ile igbagbo wo galatia ori kefa ese ikewa nje bi ati ri akoko eje ki a ma sore fun gbogbo eniyan ati paapa fun awon ti se ara ile igbagbo awon wonyi bawo ni a se mo we pe enikokan wa a je omo ninu ile omo ninu ijo awon ami wo la fi mo we pe ati ni isodomo o ye ki o ye wa wi pe awon elomiran o ma ya mi lenu bi mo ba n gbo ede ti awon elomiran ti won lo lenu nigba ti won ba binu ti o ba n gbo bon se n soro won so wi pe awon ko gba enikeni gege bi baba ninu igbagbo awon ko gba enikeni gege bi alufa jesu nikan la won gba o ye ki a mo wi pe bi a ba wa ninu ijo a je omo fun alufa ni bi a ba wa ninu ijo a je omo fun oluso agutan aba ihu lori aba darugbo gba ti a ti wa ninu ijo eni to je oluso agutan iba kere ju mi lo iba si dagba ju mi lo bi a ba ti pe eniyan ni oluso agutan o je bi baba fun wa a si lati ni iteriba ani lati ni igboran bi a ba so fun a wi pe nkan to n bere yi oluso agutan ti fun a ni idahun ni igba kan wi pe bayi lori gba to ba ti gbo wi pe oluso agutan baba lo je fun o ninu igbagbo o ni lati teriba ori lati gbọ ọrọ ọlọrun ṣùgbọn kì í ṣe wípé ká sọ wípé olùṣọ àgùntàn máa ti sọ fún wa dára ó sì ti láyé wa nínú ọlọrun wípé ọkọ kan aya ó tiẹ̀ ṣí bíbélì fún wa ó là wá lóye dáadáa tiẹ̀ ló sọ mi ò gba ẹnikẹ́ni ti bàbá nínú ìgbàgbọ́ mi ò sin ẹnikẹ́ni tèmi ni mo wá jẹ́jẹ́ mi ni mo wà mo ń sin ọlọ́run ni o ò lè sin ọlọ́run láì tẹríba fún ọ̀rọ̀ ọlọ́run o le sin olorun la to ba nda galamasa si oro olorun ka so fun wi pe ati so bayi ati ko ni bayi ko so pe o gba iru eni be ko le je omo olorun wo galatia ori kerin ese ikokan dilogun eyin omo mi kekeke eyin ti mo tun robi eyin ti mo tun robi titi a o fi se eda kristi ninu yin mo fe bi o ni awon ibere
se gbogbo awon ti won wa ni ijo ni ekun Galatia se gbogbo won ni won je ipere awon mo kekeke rara arugbo wa ninu won agbalagba wa ninu won awon to le fori ko forun ko fese ko poko awon ti won mo we de bi ta mo we de o sese kan wa laarin won awon to je pe won ni se lowo won lowo won ni nkan pupo won wa laarin won o je mo gbogbo won patapata atomode atagba atarugbo awon ti Paul apostle to ti se wahala le lori ni pati ijoba Olorun o ni eyin omo mi kekeke nitori be o ye ki igbega ki o kuro lokan wa bi a ba wa ninu ijo aje omo lowo oluso agutan aje omo lowo eni tin dari aje omo lowo eni tin koni ni oro Olorun o ye ki a ni iteriba bi a ba je omo ni toto a fi han nipa irele a fi han nipa iwa ti a ni ati nipa bi a se ko ara si oro Olorun ninu Corinthi kini ori kerin Corinthi kini ori kerin lati ese ikedogun nitori bi eyin ti le ni egbarun olukoni ninu Kristi sugbon eyin ko ni baba popo nitori pe ninu Kristi Jesu ni mo ti fi ihirere bi yin nihin ni Paul tun so fun awon elomiran ari apere nihin awon elomiran ti oye oye won ma so fun awi pe ah gbogbo yin se oluso agutan na ni gbogbo yin ni ni ekun ketu ni ekun alimoso ni ekun agege ni ekun mushi ni ekun isoro gbogbo yin na oluso agutan kan soso ni gbogbo yin ni ah ti yi o tun ma le gba kan oye oye won sori awon ara Galatia awon wa ni bomiran Paul n so fun won wipe o nje baba fun won gba to tun ba awon ara Corinthi soro awon ti won wa ni ilu miran gedegede to yato si Galatia o tun so wipe won le ni egbarun awon olukoni sugbon ohun nikan soso o nje baba fun awon ara Corinthi o nje baba fun awon ara Galatia awa ti an tele bibeli bi a ba n ka bibeli inu wa ma n dun a ma n so fun Olorun pe a dupe wipe o je ki deeper o je ki a ba bibeli pade o fun wa ni o fun wa ni eko eko ti bibeli bi a ba ti n wa so bibeli enikeni lo mo wipe a ki se amulumala a ki gbo jege pelu enikeni gege bo ti ri gan la ma n so fun wa o ye ki iwo papa to wa je olorire ti Olorun mu o wa to wa ni iru ijoba yi ijo ti a ti n ko ni ni oro Olorun ijo ti a ti joko ninu oro Olorun ti a ki se amulumala ti a ki fi boko boyo fun enikeni o ye ki inu re ki o le ma dun ki o ma bi lowo Olorun pe ki Olorun ki o fun o lori ofe ki o je omo omo ti gboran omo ti se gege bi oro Olorun omo ti duro gege bi eko ihinrere wipe ohun gbogbo ti a ti so fun wa ohun gbogbo ti a ti la wa loye nipa re wipe a o duro gege bi oro Olorun kini o ye ki o je ifarajin ati ifarainirubo awon omo Olorun kini o ye ki o je ifarajin ati ifarainirubo awon omo Olorun awon elomiran ti won wa ninu ijo o se wa lanu wipe won ko se gbekele awon elomiran ti o wa ninu ijo o se wa lanu wipe won ko je ni ti o ni ifarajin bi se bi baba bi o ba se ohunkohun ba je agbe ni baba bi ohun ba ti n de lati ile iwe to ba je omo to gbon omo to se daadaa bo be lo mu oko be lo mu ada bo wa ni nbo lo nlo ah a lo n fe lo ba baba ninu oko bi baba ba je bi gbena gbena bi omo ti n de lati ile iwe ni omo mu bo je sobiri bo je nkankan to fe mu a be si ni mu mo ni kilode ah a lo n fe ran baba lowo ni bi a ba ri enikeni boya eya lo n taja loja ni bi omo ba ti n de lati ile iwe bo se n boso ile iwe bo se n jeun bo se n se nkan be lo n lo ba mama loja wipe oun fe lo ba mama iru awon be la n pe ni omo omo toto omo rere ninu ebi sugbon iwo ti o je omo ijo o gbo sisun o gbo sise ise wa ninu ijo o se ijo looto ari lowo re ko si ohun ti won se ninu ijo to n da si teni pe ko de ko jeun teni pe ko de ka gbadura fun o teni wi pe to ba ti wa nkan ki nkan to ba ti n fe mo fe ri oluso agutan ko ri oluso agutan mo fe adura ka gbadura fun o mo fe eko bibeli ko se ka se fun o mo fe gu iwe wa inu iwe mimo o ti e lowo to ma fi ra ka ra fun o ka kan ma bo lojojumo ewo ni ise isin ti re
ewo ni ifaraji tire ewo ni ifa eni rubo tire se o kan fe ma wa ko ma jade ko ma wa ko ma jade lai ri nkan se fun olorun o ye ko gba yewo ninu odun titun yi wi pe o fe je omo ti o ni ifaraji ifa eni rubo eni ti o je olooto eni ti o gboran si gbogbo ife oro olorun ki a si je gege bi omode akoko si fun lati ka ese olorun popo sugbon ki a wo Matthew ori keji dilogun Matthew ori keji dilogun lati ese iketa o si wi pe looto ni mo wi fun yin bi ko se pe eyin ba pada ki ese dabi omo kekere eyin ki yo le wole ijoba orun opolopo ni o dabi eni wi pe obo le aki won lojo idajo a si ya opolopo lenu awon ti won tin ro wi pe tara ijoba olorun la nlo Jesu nso fun wi pe ka mo soro wi pe awon wonyi papa awon apostoli o ni apostoli awon ti won jiyan laarin ara won wi pe ta le eni ti o poju ninu ijoba orun wo lati ese ikini lakoko na le awon omo ehin Jesu to wa won bi pe ta le eni ti o poju ni ijoba orun je yi ki se ibere igberaga ibere mo ti totan ibere wi pe mo dara ju awon elomiran lo ta le o poju ninu ijoba orun Jesu si pe omo kekere kan sodo re o mo duro laarin won o si wi pe looto ni mo wi fun yin bi ko se pe eyin ba pada ki ese dabi awon omo kekere eyin ki o le wole ijoba orun nitori be o ye ki a gbadura o ye ki a so fun olorun wi pe an pe eniyan ni omo olorun o gba ore ofe popo o gba ami omo olorun ni igbese aye wa ami rele ami ka woso bi onigbagbo ka rin bi onigbagbo ka soro bi onigbagbo ka se gbogbo nkan gege bi onigbagbo ki a pada lati ni okan to te okan to ro okan to se ko okan to se dari okan to je pe bi atile bani wi a o gba gege bi omode ife wa koni diku ijoloto wa koni diku elomiran bi aba ti ba wi o di ki o wu o di ki o ma le ba enikeni soro o di ki o ma le wa sinu ijo ki ani kilode ka tun ma be pe pa fe ko wo ijoba olorun ipe ma gba nkan yi sodi o le oksu ago ton fe ire re ni awon adari n fe ore re ni won fe se olore ni ma gba nkan won yi sodi bon se ba mi soro yen ko te mi lorun ewo ni o te olorun se be lese ni wa tolorun mu akuro lati oko aginju to si mo wa si ijoba olorun to n wewa mo lojojumo to n fo wa mo lojojumo to n soro oro won yi oro ijoba olorun to n so si wa lojojumo ka ba le se wa pe ma se gba oro olorun sodi je ki a dabi omo kekere eni ti o ni okan ti o rele eni ti o n fe se ife olorun e je ki a dide duro e je ki a dide duro ki a so fun olorun wi pe a fe je omo olorun ni toto bi o ba ti ni idariji ese ati n tenu mo lojojumo gbadura titi o firi pe ati dari ese re je o so fun olorun wi pe o fe je ile ti omo o si n fe ni ami awon omo olorun o n fe ki emi olorun ki o ma ba emi re jerin ni igba gbogbo wi pe o ti di omo olorun dide duro lati gbadura ma se lo si lai ri wi pe o ti ni ore ofe o ti di atunbi o ti gba idariji o ti di omo olorun o si ti ni agbara isodomo emi isodomo ni igbese aye re so fun olorun ki o so gbadura titi emi olorun yo fi ba emi re jere wi pe o ti di omo olorun.

ẹ̀rẹ̀ Jésù Kristì fúnra rẹ̀ nítorí wípé ó sọ fún wa, ó ní òun ti fi àpẹẹrẹ lélẹ̀ kí àwa náà kí a máa ṣe gẹ́gẹ́ bí òun ti ṣe nínú Matthew orí ogún ẹsẹ̀ ìkejìdínlọ́gbọ̀n. Àní gẹ́gẹ́ bí ọmọ ènìyàn kò ti wá kí a ṣe ìránṣẹ́ fún, bí kò ṣe láti ṣe ìránṣẹ́ fún ni àti láti fi ẹ̀mí rẹ̀ ṣe ìràpadà ọ̀pọ̀lọpọ̀ ènìyàn. Ó ní ọmọ ènìyàn, èyí sọ nípa Jésù, kò wá pé kí a máa ṣe ìránṣẹ́ fún òun, ṣùgbọ́n òun fẹ́, òun gbà láti ṣe ìránṣẹ́ fún wa. Ìránṣẹ́ tí ó ṣe fún wa ni ó jẹ́ kí a ní ìgbàlà. Ìránṣẹ́ tí ó ṣe fún wa ló jẹ́ kó wà lórí igi àgbélébù fún ẹnì kọ̀ọ̀kan wa. Ìránṣẹ́ tó ṣe fún wa ló jẹ́ kó ta ẹ̀jẹ̀ rẹ̀ sílẹ̀ kí a bá lè ní ìgbàlà, ìsọdọ̀tun, ìsọdimímọ́, ìyípadà tó péye. Nínú Kọ́rìntì kejì ni ìwé mímọ́ tún rán wa létí ohun tí Jésù jẹ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ àti ohun tí ó ṣe kí a bá lè ní ọ̀rọ̀ ìyè àìnípẹ̀kan. Kọ́rìntì kejì orí kẹjọ ẹsẹ̀ ìkẹsàn-án. Nítorí ẹ̀yin mọ oore ọ̀fẹ́ Olúwa wa Jésù Kristì, pé bí òun tilẹ̀ jẹ́ ọlọ́rọ̀ rí, ṣùgbọ́n nítorí yín ó di tálákà kí a lè sọ yín di ọlọ́rọ̀ nípa àìní rẹ̀. Èyí ni iṣẹ́ ìsìn tí Jésù Kristì tó ṣe. Bí o bá ka ìtàn Jésù, pàápàá nígbà tí a fi hàn, nígbà tí a mú un, àti nígbà tí Pétérù yọ idà tí ó bẹ ẹnìkan létí, bí Jésù ti sọ wípé òun lágbára fúnra òun láti kọ̀yà bí òun bá fẹ́ kọ̀yà, ṣùgbọ́n bí òun bá kọ ìyà náà, ó jẹ́ wípé ìgbàlà kò ní lè jẹ́ tiwa. Nítorí bẹ́ẹ̀, Jésù kò kọ ìyà, gbogbo ìyà tó jẹ nígbà tí a bí i, ó mọ̀ wípé ìyà àbójẹ à ń gbé káàkiri. Ó mọ̀ wípé ìyà ilé jẹ pẹ̀lú, nítorí wípé ó ní ọmọ ènìyàn kò ní ibi tí yóò fi orí rẹ̀ lé. Ìyà aṣọ jẹ, ìyà gbogbo nǹkan ló jẹ Jésù. Àti wípé nígbà tí a fi hàn, nígbà tí a mú un, nígbà tí a kàn án mọ́ àgbélébò, ó ní ó ṣe é ṣe fún òun láti pe àwọn legioni angeli kí wọn kí ó lè jẹ́ ìrànwọ́ fún òun bí òun bá fẹ́ ṣe bẹ́ẹ̀. Ṣùgbọ́n Jésù kò fẹ́ kọ ìyà kí ó ba lè ṣe ìránṣẹ́ fún ẹnì kọ̀ọ̀kan wa. O máa ń gbọ́ tí àwọn èèyàn máa ń sọ wípé àwọn ń kọ̀yà, onígbàgbọ́ kì í ṣe bẹ́ẹ̀. Èyí ni a fi ń gbọ́ wípé ẹlòmíràn sọ wípé òun ọ̀rẹ́ kọ̀yà, tàbí ogun kọ̀yà, tàbí olú kọ̀yà, tàbí adé kọ̀yà. Ṣùgbọ́n a sọ fún wa pé bí ó ṣe ti Jésù ni, òun ò kọ̀yà, ó gba ìyà jẹ. Orúkọ Jésù ni ọ̀rẹ́ jìyà, kì í ṣe ọ̀rẹ́ kọ̀yà. Nítorí ìgbàlà wa ni Jésù ṣe irú nǹkan wọ̀nyí. Àwa náà kò yẹ kí a jẹ́ ọmọ kọ̀yà, ọmọ jìyà ló yẹ kí a máa jẹ́. Nítorí ìgbàlà àwọn ẹlòmíràn, nítorí ìgbàlà wa ni Jésù ṣe irú nǹkan wọ̀nyí. Àwa náà kò yẹ kí a jẹ́ ọmọ kọ̀yà, ọmọ jìyà ló yẹ kí a máa jẹ́. Nítorí ìgbàlà àwọn ẹlòmíràn, nítorí ìdáǹdè àwọn ẹlòmíràn, nítorí wípé kí àwọn ẹlòmíràn kí wọn kí ó ba lè kúrò nínú ipò òṣì tí wọ́n wà, kí wọn kí ó lè lọ sí ọ̀run rere, kí wọn kí ó lè wá sí apá àti Olúwa, ó yẹ kí a ṣetán kí a lè ṣaápọn, kí a lè ṣe ohunkóhun tí ó gbà wá, tí ó ná wa lọ́nàkọ́nà láti gba àwọn tí ó nù láti gbà wọ́n. Ọ̀pọ̀lọpọ̀ ló káwọ́ gbera nípa ti ẹ̀mí, tí wọ́n ń ṣe àwáwí wípé a ò ríṣẹ́ ṣe fọ́lọ́run ni. Ṣùgbọ́n ó yẹ kí a mọ̀ wípé ẹnì kọ̀ọ̀kan wa, bí o bá káwọ́ gbera, ọwọ́ tó dilẹ̀ ni èṣù máa ń rí lò. Jésù sì ń sọ fún wa, ó ní èṣe tí o fi dúró láti òní mòní láì ríṣe nínú Matthew orí ogún láti ẹsẹ̀ ìkẹfà ló ti ń jẹ́ kí ó yé wa. Ó ní ó sì jáde lọ lákòókò wákàtí kọkànlá ọjọ́,
oni awon ori awon alairise miran ti o nduro o si wi fun won pe ese ti eyin fi duro lati oni moni lairise won si wi fun pe nitori ko si eni ti o fun wa li agbase e je wi pe bi iwo na bi o ba nse ro awa wi bayi o ti la oju re lati ri oko ti o pon fun ikore o si ti se ti re lati gbo ohun ti emi olorun so eyi ni o fi so fun won ni ese ikeje yi o wi fun won pe e lo pelu sinu ogba ajara eyi ti o ba to li emi ni eyin o si ri gba oke aimoye awon elese ni ayika wa ni o nduro fun oro igbala won fe gbo bi a o se gba won la won fe gbo oro hinrere Jesu wa nso fun awe pe ki a lo lati waasu fun won ninu Matthew ori kewa Matthew ori kewa lati ese ikefa sugbon e kukuto awon agotan ile Israel ti o nu lo bi eyin si tin lo e ma waasu we pe ijoba Olorun ko si dede oni bi a o ti tuka nihi bi a o ti ma lo si ile wa bi a o ti kuro ni ipago ki a ma lo ki a ma waasu irere ki a ma so fun won wi pe ijoba Olorun ko si dede ese kejo e ma se dida ara awon olokun e so awon adete di mimo e si ji awon oku dide ki esi ma le awon emi esu jade o wa so fun awe pe ki se to lowo ki se we pe bi a ba tin se tan ki a ma toro owo lowo awon ti a nsise iranse fun ofe le eyin igba ofe ni ki e fi fun ni so se se be mo ni so se se be ninu Luko ori kewa Luko ori kewa ese ikeji ati ese iketa o si we fun won pe ikore po awon elese won pojo awon eni ti o ti di eni igbala nitori be ikore po awon ti won duro lati gbo oro yin rere oro ti yo gba won la oro ironu po ada oro igbagbo ikore po awon ti won lo si ilesin sugbon ti o je wipe oro yin rere eko yin rere bi won se ni igbala ko ti ye won won po ikore po sugbon awon alagbase ko to nkan nitori na ebe oluwa ikore ki o le ran awon alagbase sinu ikore re mo gbadura wipe o je ikan ninu won lara awon ti o lo wa awon ti o sonu awon ti o wa ninu ese awon to n papo ninu ese lara awon ti o lo wa won ti o mu won wa sile si odo Jesu ninu Luko ori kedogun Luko ori kedogun lati ese ikerin okunrin wo ninu yin ti o ni 100 agutan bi o ba so kanu ninu won ti ki yo fi 99 iyoku sile ninu iju ki ti ki yo si tose eyi ti o nu lo titi yo fi ri titi yo fi ri on ti olorun so fun ani we pe ki a to awon ti o nu lo ki a wa won ki a wa so si won ki a gbadura fun won ki a se gbogbo ni ipa wa ti a le se titi a o fi ri won titi a o fi jere won sinu ijoba olorun nigba ti o si ti ri tan o gbe eleji ka re o nyo ayo kan ti a ni ni we pe awon elese won ri igbala bi o ba si iru igbala be fun awon tin se gbe ko si ayo kan ti o le ni gege bi omo olorun nigba ti o si de ile o pe awon ore ati aladugbo re jo o wi fun won pe e ba mi yo nitori ti mo ri agutan mi ti o ti sonu mo wi fun yin gege be li ayo yo wa li orun lori elese kan ti o ronu ko ada ju lori olooto 99 lo ti ko se aini ironu ko ada eyi ni ise to je wa logun ise jere okan ise to se pataki julo ise to sumo okan olorun julo oluwa nfe ki a gbagbe irora wa oluwa nfe ki a fi ilepa ti aye ki a fi sile
ki a parada iponju ki a parada iya ki a pinu ki a jeje wi pe ati setan lati nowo lati nora fun igbala awon elomiran aba ati setan oluwa nfe ki a tara sasa lati fi ona igbala han awon elese ti segbe gege bi paul gege bi esther bi won ti pa idiwo gbogbo ti sapa kan ti won si ba olorun damaje mo wepe won o je ohun elo igbala fun igbala ohun elo igbala fun igbala okan awon elese be na ni olorun so wepe ki a pa gbogbo idiwo ki a pa won ti sapa kan ki a ba le je ohun elo igbala fun okan awon elese olorun be lowo re wepe ki o dide wepe ki o se ki o se kia ki o lo so fun awon elese ki a je ile ti omo olorun je ki a je ile ti omo ki a ma je agbo magba bi o ba je ile ti omo gbo bi olowa ti nbebe ise wa fun gbogbo wa gbo bi emi ti nwi pelu wi pe je ipe na bayi mo setan lati sise fun o jesu emi de ran mi mo fe lati se ife re ni pepe won lo sibi to ba ran mi mo setan lati sise fun o jesu emi de ran mi bona ti le sokun ero ko ba mi mo setan fun ise olowa ohun kan pe o nisisiyi feti si ohun na on so si o leti jeje je ipe na bayi pe mo setan lati sise fun o jesu emi de ran mi okan popo won ku ninu ose yara lati se iranwo nitori akoko nko ja lo dide nisese ki o so fun jesu bayi pe mo setan lati sise fun o jesu emi de ran mi mo fe lati se ife re ni pipe won lo sibi ti o ba ran mi mo setan lati sise fun o jesu emi de ran mi bona ti le sokun eru ko ba mi mo setan lati sise fun o jesu emi olorun pe o on so fun wi pe ki o dide lati sise fun olorun nitori ikore po alagbase o to nkan o wa n so fun o wi pe ki o mura sile ki o setan lati jiya ki o setan lati farada iponju ki o setan lati na ohunkohun ti o gba o ti o na ki o setan lati nawo lati nora lati gba awon elese awon to nku ninu ese lati gba awon elese awon to wa ninu okokun lati gba awon elese awon ti won o mo nipa Jesu olugbala oluwa wa ki o setan ki o mura sile lati se ohunkohun ti o gba lati na ohunkohun ti o na lati so fun awon elese wi pe igbala wa lesi agbelebo pe won wa mu won wa je ki won ki o gbo oro igbala lati enu re olowa ran onise se o fe ko ise fun olorun olowa ran onise n pe o wi pe ki o jeje ki o so fun olorun wi pe mo setan lati sise fun jesu mo de o ran mi

0: DCLM Radio. Your spiritual welfare is our concern.
1: Ibisteli kini ti Paul Apostoli si awon ara Corinthi ori ikeji ati emi ara nigbati mo toyin wa ki se oro giga ati ogbon giga ni mo fi toyin wa nigbati emi nsoro won ijinle Olorun fun yin nitori mo ti pinu re pe emi ki yo mo nkon laarin yin bi ko se Jesu Kristi eni ti a kan mo agbelebu emi si wa pelu yin ni ailera ati ni eru ati ni opolopo iwarire ati oro mi ati iwasu mi ki se nipa oro ogbon eniyan ti a fi n yin ni lokan pada bi ko se nipa ifihan ti emi ati ti agbara ki igbagbo yin ki o ma se duro ninu ogbon eniyan bi ko se ninu agbara Olorun sugbon awa nsoro ogbon laarin awon ti o pe sugbon ki se ogbon ti aye yi tabi ti awon olori aye yi ti o di asan sugbon awa nsoro ogbon Olorun ni ijinle
2: ani ogbon ti o farasin
1: eyi ti Olorun ti lana sile saaju ipilese aye fun ogo wa eyi ti enikeni ninu awon olori aye yi ko mo nitori ibase pe won ti mo won ki ba ti kan Oluwa ogun mo agbelebu sugbon gege bi ati ko pe ohun ti oju ko ri ati ti eti ko gbo ti ko si wo okan eniyan lo ohun won ni ti Olorun ti pese sile fun awon ti o fe sugbon Olorun ti si won paya fun wa nipa emi re nitori pe emi ni wadi ohun gbogbo ani ohun ijinle ti Olorun nitori tani ninu eniyan ti o mo ohun eniyan kan bi ko se emi eniyan ti o wa ninu re be ni ko si enikan ti o mo ohun Olorun bi ko se emi Olorun sugbon awa ti gba ki se emi ti aye bi ko se emi ti se ti Olorun ki awa ki o le mo ohun ti a fi fun wa le ofe lati odo Olorun wa ohun na ti awa si n so ki se ninu oro ti ogbon eniyan ko ni sugbon eyi ti emi mi mo nko ni eyi ti a n fi ohun emi we ohun emi sugbon eniyan nipa ti ara ko gba ohun ti emi Olorun won ni nitori pe were ni won ja si fun ohun ko si le mo won nitori nipa ti emi ni a fi n wadi won sugbon eni ti o wa nipa ti emi n wadi ohun gbogbo sugbon ko si enikan ti wadi re nitori pe ta ni o mo inu Oluwa ti yo fi maa ko sugbon awa ni inu Kristi. Epistle kini ti Paul Apostoli si awon ara Corinthi ori iketa. Ara emi ko si le ba yin soro bi awon ti se ti emi bi ko se bi awon ti se ti ara ani bi awon omo owo ninu Kristi. Wara ni mo ti fi bo yin ki se ounje nitori e ko ti le gba ni isisiyi na e ko ti le gba nitori eyin je ti ara sibe nitori niwon bi ilara ati ija ati iyapa ba wa laarin yin eyin ko a je ti ara e ko a si rin gege bi eniyan nitori nigba ti enikan wi pe emi ni ti Paulu ti elomiran si wi pe emi ni ti Apollo eyin ko a se eniyan bi kini Apollo a je kini Paulu si je bi ko se awon iranse nipase eni ti eyin ti gbagbo ati olukuluku gege bi Oluwa ti fun emi gbin Apollo bomirin sugbon Olorun ni mu ibisi wa njẹ ki se eni ti o n gbin nkankan bẹẹ ni ki se eni ti n bomirin bi ko se Olorun ti o mu ibisi wa njẹ eni ti n gbin ati eni ti n bomirin ọkan ni wọn ja si olukuluku yio si gba ere tirẹ gẹgẹ bi iṣẹ tirẹ nitori alabaṣiṣẹpọ pẹlu Olorun ni awa ọgba Olorun ni yin ile Olorun ni yin gẹgẹ bi ori ofe Olorun ti a fi fun mi bi ọlọgbọn ọmọle mo ti fi ipilẹ sọlẹ ẹlòmíràn si n mọle ṣugbọn ki olukuluku kiye sara bi o ti n mọle nitori ipilẹ miran ni ẹnikan ko le fi lelẹ ju eyi ti a ti fi lelẹ lọ ti se Jesu Kristi nje bi ẹnikẹni ba mọ wura fàdákà òkúta iyebíye igi koriko akeku koriko le ori ipilẹ yii iṣẹ olukuluku eniyan yio han nitori ọjọ naa yio fi han nitori pe ninu iná le a o fi han iná naa yio si dan iṣẹ olukuluku wo iru eyi ti ṣe bi iṣẹ ẹnikẹni ti o ti ṣe lori rẹ ba duro oun o gba ere bi iṣẹ ẹnikẹni ba jona oun a padanu ṣugbọn ohun ti kara rẹ ni a o gbala ṣugbọn bi ẹni la iná kọja ẹyin ko mọ pe tẹmpili Olorun ni ẹyin ṣe ati pe ẹmi Olorun gbe inu yin bi ẹnikan ba ba tẹmpili Olorun jẹ o ni Olorun yio parun nitori pe mimọ ni tẹmpili Olorun eyi ti ẹyin jẹ ki ẹnikẹni ma ṣe tan ara rẹ jẹ bi ẹnikẹni ninu yin laye yi ba ro pe oun gbọn ẹ jẹ ki o di aṣiwere ki o le ba gbọn nitori ọgbọn aye yi were ni lọdọ Olorun nitori a ti kọ pe ẹni ti o mu awọn ọlọgbọn ninu arekereke wọn a si tun kọ pe Oluwa mọ ero ironu awọn ọlọgbọn pe asan ni wọn nitori naa ki ẹnikẹni ma ṣe ṣogo ninu eniyan nitori tiyin ni ohun gbogbo ìbá ṣe Paulu tàbí Apollo tàbí Kefa tàbí ayé tàbí iyè tàbí ikú tàbí ohun ìsinsìnyí tàbí ohun ìgbà tí ń bọ̀ tiyin ni gbogbo wọn ẹyin sì ni ti Kristi Kristi sì ni ti Olorun.
0: DCLM Radio, Your spiritual welfare is our concern.
3: Ye ki agbadura.
4: Baba wa lanu ati olore ofe. Adupe lowo re fun Jesu Kristi omo re ti o fi fun wa. Lati ku fun ese wa ati lati ku ese wa lo. Adupe fun anfani lati gbo oro re ati lati gbo eko ti hirere ti o ma yi aye pada ti o si ma fo kan funfun ju snow lo. Adupe wipe o npese ibi iye ayeraye fun wa. A si nbebe wipe ohunkohun ti o ma je ki eniyan ko eko ihinrere le jina si wa ni oruko Jesu. Be a se wa loni a nbebe wipe oro re ti a o gbin gege bi irugbin sinu okan wa yo dagba yo so eso ni oruko Jesu. Pese wa sile fun ijoba re. Je ki gbogbo anfani ti o wa ninu irere ti o si ro mo eje Jesu Kristi ki o je ti wa ni oruko Jesu. Gbogbo irin kiri okan ba wa ba won we. Ki o je ki a le gbekele oro re. Ki a si duro sinsin lodo re. Ni igbeyin ki ijoba run ki o le je ti wa. Ni oruko Jesu Kristi Oluwa wa. Mo n ka Efihan ori karun ese ikesan won si n kọrin tuntun kan wepe iwọ le o ye lati gba ewe na ati lati se edidi re nitori ti a ti pa o iwọ si ti fi eje re se irapada eniyan si Olorun lati inu eya gbogbo ati ede gbogbo ati inu eniyan gbogbo ati orile ede gbogbo wa. Ifihan ori keje ese ikesan si ipari lehin na mo ri sikiyesi opolopo eniyan ti enikeni ko le ka lati inu orile ede gbogbo ati eya ati eniyan ati lati inu ede gbogbo wa won duro niwaju ite ati niwaju odo agutan na awo won le aso funfun imo ope si nbe le owo won won si nkigbe le ohun rara wipe igbala ni ti Olorun wa ti o joko lori ite ati ti odo agutan gbogbo awon angeli si duro ite na ka ati yi awon agba ati awon eda alaye merin na ka won wole won si doju bole ni waju ite na won si sin Olorun wipe ami ibukun ati ogo ati ogbon ati ope ati agbara ati ipa fun Olorun wa lai ati lai lai ami. Okan ninu awon agba na si dahun obi mi pe tali awon woyi ti awo le aso funfun ni nibo ni won si ti wa. Mo si wi fun pe Oluwa mi iwo le o le mo. O si wi fun mi pe awon woyi le o jade lati inu iponju nla won si fo aso won won si so won di funfun ninu eje odo agutan na nitori na ni won se nbe ni waju ite Olorun ti won si nsin le osan ati le oru ni waju tempili re eni ti o joko lori ite na si yo si sijibo won ebi ki o pa won mo be ni o ngbe ki o gbe won mo be li o orun ki yo pa won tabi oruko oru nitori odo agutan tin be le arin itena ni yo ma se olusho agutan won ti yo si ma se amona won si ibi orisun omi iye olorun yo si nu omi je gbogbo nu kuro le oju won ni ori karun ese ikesan ati ori keje ese ikesan ni ati ri ipese ti o ni imuse lori awon orile ede gbogbo awon eya gbogbo ati ede gbogbo on to je kin ka itoka si ninu awon oro won yi ni we pe ede gbogbo ti ako si awon ese won yi ni opolopo igba gbogbo anfani ti o wa ninu ihirere bi igbala kuro ninu ese bi atunse ti a gbo iwasu ni ori re lana bi isodi mimo abi sise okan ni funfun tabi agbara emi mimo ti o je anfani gbogbo awon ti a sodi mimo nipa ewenu mo eje ti o wa ninu Jesu Kristi ati awon eko nipa iwosan nipa agbara Olorun ati ipadabo Jesu gbogbo anfani wonyi ti man fi ara han fun awon ti o gbo ede gesi o wa dabi eni wipe awon oniwasu tabi ajere okan tabi awon ti won ti ba ihirere pade lona kan tabi ni ona miran ohun ti o ye won ti won si mo gbangba ni wipe bi o ba mo ede gesi oni anfani lati je ere lori awon eko ihirere wonyi sugbon bi o ba je pe ede yoruba ni o mo ti o gbo ede gesi dara dara o dabi eni wipe bi o ti efe ni igbala ko se eni ti o le se alaye re fun oni kikun ni ede ti o gbo sugbon nigba ti a wo oro Olorun ari wipe awon ti won o wa ni iwaju ite ijoba Olorun ti won o si ma yo ninu ola nla ogo ti odo agutan ti apa ti o si wa laaye won wa lati ede gbogbo ati orile ede gbogbo eyi je ki o je ki a ronu wipe o dara lati je ki iru idanileko bayi ki o wa neyi ti a o le ye oro Olorun wo o si wa je igbese fun awa ti a ti mo ihirere sugbon ti o dabi eni wipe yala ni iwasu wa tabi ni ori kiko tabi ni ijeri tabi ni ijere okan lati oju ile de oju ile o je igbese fun wa lati le mo anfani ti o wa fun ede gbogbo ke si je ke anfani ki o di mimo fun awon elegbe wa awon omo ati awon baba ati iya wa ti o je pe ede yoruba nikan ni won gbo ni Rome ori kini ni apostoli Paulu lo tin je ki o di mimo fun wa pe bi o se ti ohun ni ohun ka ara ohun si ajigbese lati je ki oro ihinrere igbala to je wipe ko se mani ni fun gbogbo eniyan lati je ki o di mimo fun awon ti o gbo ede ati awon alaigbede ori kini Rome ese kerinla mo di ajigbese awon heleni ati awon alaigbede awon ologbon ati awon alaigbon to be bi o ti wa ni ipa mi mo mura tan lati waasu ihinrere fún ẹ̀yin ara Rómù pẹ̀lú. Nítorí èmi kò ti ju ìhìnrere Kristi. Nítorí agbára Ọlọ́run ni sí ìgbàlà fún olúkúlùkù ẹni tí ó gbàgbọ́, fún Júù ṣáájú àti fún Héléènì pẹ̀lú. Àwọn ọ̀rọ̀ mẹ́ta tí mo fẹ́ kí o dìmú ni wípé, ìkíní, mo di ajigbèsè. Mo fẹ́ kí gbogbo wa kí o sọ bẹ́ẹ̀. Ẹ sọ bẹ́ẹ̀ lẹ́ẹ̀kan sí. Ìkejì, láti wàásù ìhìnrere. Ẹ sọ bẹ́ẹ̀. Ìkẹta ní ẹsẹ̀ ìkẹrìndínlógún, nítorí èmi kò ti ju ìhìnrere. Bí a bá pa mẹ́tẹ̀ẹ̀ta pọ̀, ó sọ wípé mo di ajigbèsè láti wàásù ìhìnrere, nítorí èmi kò ti ju ìhìnrere. Ó jẹ́ ìgbèsè fún gbogbo wa láti jẹ́ kí ó di mímọ̀ fún àwọn tí wọ́n gbọ́ èdè Yorùbá tí wọn kò sì mọ̀ jù bẹ́ẹ̀ lọ, láti wàásù ìhìnrere fún wọn. Nítorí wípé ibikíbi tí onígbàgbọ́ bá wà, ẹni tí a ti tún bí, kì í ti ju ìhìnrere Jésù Kristi. Nítorí bẹ́ẹ̀, gbogbo ohun tí ó ń gbọ́ ní ìparí ọ̀sẹ̀ yìí, ó jẹ́ ìgbèsè sí wa lọ́rùn láti sọ fún olúkúlùkù ènìyàn tí a máa bá pàdé, yálà níbi òwò wa, níbi iṣẹ́ wa, níbi ọjà wa, nínú ilé wa, tàbí níbi kíbi, láti jẹ́ kí ó di mímọ̀ fún ọ wípé ohun kan wà tí ó tayọ ẹ̀sìn, ohun kan wà tí a ń pè ní ìhìnrere Kristi, tí ó máa ń pèsè ọkàn tí ó ṣetán, tí ó sì múra sílẹ̀, tí ó máa ń pèsè wọn láti lè wà pẹ̀lú Ọlọ́run títí láé. Ọ̀kan nínú àwọn ìpìlẹ̀ ìgbàgbọ́, ìpìlẹ̀ ìhìnrere, ni a fẹ́ mú ẹnu kan ní òwúrọ̀ yìí. Ẹsẹ̀ tí a fi bẹ̀rẹ̀ ní ìtọ́ka sí ni orin Dáfídì. Orí ìkẹrìnléníogún, ẹsẹ̀ ìkẹta àti ìkẹrin. Ó ṣeéṣe kí ọ̀pọ̀lọpọ̀ nínú wa, tàbí ẹlòmíràn tí yóò gbọ́ wípé ìdánilẹ́kọ̀ọ́ wà níhìn-ín, láti jẹ́ kí a mọ ọ̀nà ìhìnrere, ọ̀nà ìgbàgbọ́ tòótọ́, láti jálánkáto, tàbí láti ṣògo wípé àwa náà mọ ìhìnrere. Kódà, ìgbàgbọ́ ò ṣe àjòjì sí wa, nítorí pé láti kékeré ni a ti ń sìn, ni a sì ti ń ka Bíbélì. Bí Jésù pàápàá bó bá dé, yóò gba ẹ̀rí wa jẹ́ wípé ọmọ Ọlọ́run ni wá, tí ó sì jẹ́ pé irú ìṣògo bẹ́ẹ̀ ó dúró lórí àìmọ̀kan àti àìmọ̀kíni ọ̀rọ̀ Ọlọ́run wí. Òun ni ó jẹ́ kí a fẹ́ yẹ ọ̀rọ̀ Ọlọ́run wò nípa ìpìlẹ̀ ìhìnrere tí ó ṣe pàtàkì, tí ó jẹ́ pé bí o bá sáré nínú ẹ̀sìn láìmọ ohun tí a ń sọ nípa ọwọ́ mímọ́ àti àyà funfun, irú eré bẹ́ẹ̀ tàbí irú ẹ̀sìn bẹ́ẹ̀ a jẹ́ lásán, èyí tí kò ní ní èrè. Nítorí pé ìpìlẹ̀ mìíràn lé ẹnìkan kò lè fi lélẹ̀ ju èyí tí ọ̀rọ̀ Ọlọ́run ti fi lélẹ̀. Àwa tí a jẹ́ àgbà, tí a sì mọ bí a ti ń kọ́ ilé, a mọ̀ wípé bí ilé kíkọ́ bí kò bá ní ìpìlẹ̀ irú ilé bẹ́ẹ̀ òjò àti ìjì ni yóò wo. Ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n sì máa ń kọ́ ilé ìgbàgbọ́ wọn láì ní ìpìlẹ̀. Wọ́n máa ń sìn, wọ́n máa ń ka bíbélì, wọ́n máa ń gbàdúrà, ṣùgbọ́n ilé tí wọ́n kọ́ kò ní ìpìlẹ̀ ní orí ọ̀rọ̀ Ọlọ́run. Nínú orin Dáfídì orí ìkẹrìnléníogún ẹsẹ̀ ìkẹta ni Dáfídì ọba ni ó ti ń béèrè lọ́wọ́ Ọlọ́run wípé ta ni yóò gun orí òkè Olúwa lọ, tàbí ta ni yóò dúró ní ibi mímọ́ rẹ̀. Ọlọ́run kò sì fi di Dáfídì létí, ó jẹ́ kí ó mọ̀ dájúdájú wípé ìdáhùn sí ìbéèrè tí ó ṣe pàtàkì báyìí ni wípé ẹni tí ó ní ọwọ́ mímọ́ àti àyà funfun, ẹni tí kò gbé ọkàn rẹ̀ sókè sí asán, tí kò sì bóra ẹ̀tàn. Ó wá ń sọ fún wa ní ẹsẹ̀ ìkarùn-ún wípé òun ni yóò rí ìbùkún gbà lọ́wọ́ Olúwa àti òdodo lọ́wọ́ Ọlọ́run ìgbàlà rẹ̀. Ẹsẹ̀ kẹta ta ni? Ẹsẹ̀ ìkẹrin ẹni tí? Ẹsẹ̀ karùn-ún òun. Bí o bá béèrè pẹ̀lú ọkàn tí ó ń fẹ́ mọ̀ kí ni ìdáhùn sí ìbéèrè tí ó ṣe pàtàkì tó yìí wípé ta ni yóò tiẹ̀ gun orí òkè Olúwa lọ, tàbí ta ni yóò lè dúró ní ibi mímọ́ rẹ̀? Ní èdè tí ó lè yé ọ dáradára, ó ń sọ wípé ta ni yóò lè gbé ibi àgọ́ Ọlọ́run? Gbà tí a bá ń sọ nípa òkè mímọ́ Ọlọ́run, èyí ò sọ nípa òkè tí ó wà ní ayé, nítorí gbogbo òkè tí ó wà ní ayé ni ó jẹ́ àìmọ́. Ṣùgbọ́n nígbà tí a ń sọ nípa òkè mímọ́ Ọlọ́run, èyí ń sọ nípa ibùgbé Ọlọ́run ọ̀gá ògo. Èyí kan náà ni Jésù Kristì mẹ́nuba nígbà tí ó sọ nínú Jòhánù ẹsẹ̀ orí ìkẹrìnlá láti ẹsẹ̀ ìkejì wípé nínú ilé bàbá mi ọ̀pọ̀lọpọ̀ ibùgbé ni ó wà. Ìbá má ṣe bẹ́ẹ̀, èmi ìbá ti sọ fún yín, nítorí èmi ń lọ ìpèsè ààyè sílẹ̀ fún yín. Èyí ń sọ nípa òkè mímọ́ Ọlọ́run níṣe àwọn apóstẹ́lì orí keje. Mo fẹ́ rán létí wípé nígbà tí a ń sọ Stéfánù lókuta, a sọ fún wa ní ìṣe àwọn apóstẹ́lì orí keje yìí wípé ṣùgbọ́n ẹsẹ̀ ìkarùndínníọgọ́ta, ṣùgbọ́n òun kún fún ẹ̀mí mímọ́, ó tẹ́jú mọ́ ọ̀run, kò sọ wípé ó tẹ́jú mọ́ ilẹ̀. Ó ń wo òkè, ó ń wo ibi mímọ́ Ọlọ́run, ó ń wo òkè ọ̀gá ògo, ó tẹ́jú mọ́ ọ̀run, ó sì rí ògo Ọlọ́run àti Jésù dúró lé ọwọ́ ọ̀tún Ọlọ́run. Ó sì wípé, wò ó, mo rí ọ̀run ṣí sílẹ̀ àti ọmọ ènìyàn dúró lé ọwọ́ ọ̀tún Ọlọ́run. Ẹsẹ̀ ọgọ́ta ó sì kúnlẹ̀. Ó kígbe lé ohùn rárá pé Olúwa, má ka ẹ̀ṣẹ̀ yìí sí wọn lé ọrùn. Nígbà tí ó sì wí èyí, ó sùn. Ní ẹsẹ̀ 69 ni ó ti wí pé wọ́n sọ Stéfánù lé òkúta. Ó sì ń ké pe Olúwa wípé Jésù Olúwa gba ẹ̀mí mi. Òkè tí Dáfídì ń sọ nípa rẹ̀ gẹ́gẹ́ bí ọba, ó ń sọ nípa ibi mímọ́ Ọlọ́run, ó ń sọ nípa ọ̀run rere, níbi tí ẹnikẹ́ni tí ó ti wá sí ayé tí wọ́n fẹ́ lọ nígbà tí wọ́n bá pajú dé nínú ayé. Ó sì wá ń bèèrè wípé ta ni yóò gun orí òkè Olúwa lọ, tàbí ta ni yóò dúró ní ibi mímọ́ rẹ̀. Ọlọ́run wá ń dá a lóhùn wípé ẹni tí ó lí ọwọ́ mímọ́, ẹni tí ó lí ọwọ́ mímọ́, ẹlẹ́sìn púpọ̀ ló wà tí ọwọ́ wọn kò mọ́. Ọ̀pọ̀lọpọ̀ ló wà ni wọ́n ń ké pe orúkọ Olúwa, tí wọ́n sì ń wípé àwọn pàápàá jẹ́ onígbàgbọ́, nítorí pé wọ́n ti sàmì, nítorí pé wọ́n ń jẹ oúnjẹ alẹ́ Olúwa, tàbí nítorí pé àwọn náà máa ń ka Bíbélì, nítorí pé ní ọjọ́ ìsinmi ní òwúrọ̀ wọ́n á dìde, wọ́n á sì lọ sí ilé ìsìn, tàbí nítorí pé wọ́n máa ń fún alágbe lówó. Nítorí bẹ́ẹ̀, bí o bá ń sọ wípé àwọn wo ló tiẹ̀ máa lọ sí ọ̀run rere, wọ́n ní wọ́n tiẹ̀ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, nítorí pé láti ìgbà tí a ti bí wọn, wọ́n sàmì, wọ́n máa ń san owó àpò àlùfáà tàbí ìdámẹ́wàá. Bí ó bá sì jẹ́ àwọn tí ó mọ ọ̀nà nípa àdúrà, wọ́n máa ń sọ wípé wọ́n máa ń gbàdúrà pàápàá, aṣọ àdúrà wọn ó funfun, kò sì lè rí. Bó sì jẹ́ ọ̀nà ti àbẹ́là àti túràrí, wọn ò kẹ̀rẹ̀. Bó sì jẹ́ pé àti mọ sáàmù orin Dáfídì tí a máa kà bí oṣó ń lé ni, bí àjẹ́ ń lé ni, tàbí bí a bá ń pa owó sí ajáde àpò, gbogbo ọ̀nà tí ó yẹ kí wọ́n rìn nípa à ń ya omi sí mímọ́, nípa à ń gbà àwẹ̀, kò ṣe ẹ̀yìn wọn, wọ́n mọ̀ ọ́ dáradára. Nítorí bẹ́ẹ̀, bí o bá ń sọ wípé ta ló máa lọ sọ́run rere, wọ́n máa ń ṣògo wípé níbi tí wọ́n ṣe ìgbàgbọ́ dé, bí ẹnikẹ́ni bá dé ọ̀run rere, àwọn láti wà ńbẹ̀. Ṣùgbọ́n Ọlọ́run jẹ́ kí a mọ̀ wípé àwọn tí ó lọ sí ọ̀run rere ni àwọn tí ó ní ọwọ́ mímọ́ àti àyà funfun. Ìyàtọ̀ wà láàrin wípé àwọn tí wọ́n ní ọwọ́ mímọ́ tàbí àyà funfun. Bí a bá sọ pé ọwọ́ mímọ́ tàbí àyà funfun, ó túmọ̀ sí wípé bí o bá sáré lé ọwọ́ mímọ́, tó o bá tó o ní, o tún lè jìjà kadì fún àyà funfun. Bóyá tí o bá ní ọ̀kan nínú méjì, ó yege, a ó sì lè gbà ọ́ sí inú ọ̀run rere. Ṣùgbọ́n ó sọ wípé àwọn tí wọ́n ní ọwọ́ mímọ́ ni àkọ́kọ́, àti lẹ́ẹ̀kejì pẹ̀lú rẹ̀ àyà funfun. Kò parí síbẹ̀, ó sọ wípé àwọn wọ̀nyí pẹ̀lú wọn kò gbé ọkàn wọn sókè sí asán, kò sì fi mọ níbẹ̀ nìkan. Ó sọ wípé àwọn tí kò sì búra ẹ̀tàn. Ó wá ń jẹ́ kí ó di mímọ̀ fún wa wípé bí a bá ń sáré láti ní ìbùkún, bí a bá ń gbàdúrà láti ní ìbùkún, bí ẹ bá ń béèrè lọ́wọ́ ọlọ́run láti ní ìbùkún ó sọ wípé kí a má ṣe tan ara wa jẹ àwọn wọ̀nyí tí a ṣe àpèjúwe wọn ní ẹsẹ̀ ìkẹrin àwọn nìkan ṣoṣo ni yóò rí ìbùkún gbà lọ́wọ́ olúwa àti òdodo lọ́wọ́ ọlọ́run ìgbàlà rẹ̀. Ṣùgbọ́n kí ni a ń pè ní ọwọ́ mímọ́? Ṣé kí a gbé omi síta bí Pilatu gbà tí a fẹ́ ṣe ìpànìyàn? Ṣùgbọ́n kí a máa tan ara wa jẹ, kí a gbé omi síta, kí a sọ wípé ẹ̀yin ènìyàn, mo ń fọ ọwọ́ mi kí n ba lè ní ọwọ́ mímọ́, tàbí kí a fi ọṣẹ tàbí ohunkóhun tí a fẹ́ fi fọ ọwọ́ wa kí a fi fọ ọwọ́ wa. Ṣé òun ni Ọlọ́run pè ní ọwọ́ mímọ́? Rárá o. Ṣé kí a gbé omi síta, kí a fọ ẹnu, kí a fọ ẹsẹ̀, kí a fọ ojú, kí a fọ ọwọ́? Ṣé èyí ni Ọlọ́run ṣe bí àpèjúwe tí ó ń sọ wípé bí a bá fẹ́ dé ọ̀run rere, bí a bá fẹ́ wà ní àlàáfíà pẹ̀lú Ọlọ́run ẹlẹ́dàá wa, bí a bá lè ṣe ìfọ ọwọ́, ìfọ ẹsẹ̀, ìfọ ẹnu, etí, bí a bá sì wẹ̀ nínú odò, tí a bá ṣe bẹ́ẹ̀ ní ojoojúmọ́ títí ọjọ́ ayé wa, ṣé ò ní Ọlọ́run pè ní ọwọ́ mímọ́? Rárá. Ṣé ó ń sọ fún wa wípé bí a bá rántí Námánì, bí a ṣe wẹ ẹ̀tẹ́ rẹ̀ nù, kí àwa náà pàápàá kí a lọ sí etí odò bí í ṣe ti Jọ́dánì tàbí ti òkun ní agbègbè wa, kí a jẹ́ kí àwọn wòólì kí wọ́n wẹ̀ fún wa kí a ba lè ní ọwọ́ mímọ́? Rárá. Kí sì ni a ń pè ní àyà funfun? Gbogbo nǹkan wọ̀nyí ni Bíbélì ti ṣe àkàwé àti àpèjúwe ní yékéyéké tí ó fìdí wípé bí àwọn ènìyàn náà tilẹ̀ jẹ́ òpè, wọn kì í ṣe ọ̀nà náà bí wọ́n bá ń fẹ́ láti mọ òtítọ́ ohun tí ọ̀rọ̀ Ọlọ́run wí fún wa. Ní orin Dáfídì orí 15 ní ẹsẹ̀ ìkíní ni a tún ti béèrè ìbéèrè tí ó farajọ èyí tí a ti béèrè ní orí 14. Kí sì ni ìbéèrè tí ó ń kan onísàmù ní ọkàn tí ó fi jẹ́ wípé bí ó tilẹ̀ jẹ́ ọba olówó tí ó sì jẹ́ gbajúmọ̀, ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ tí ó ń fẹ́ láti rí ìdáhùn sí ìbéèrè tí ó ń béèrè? Ìbéèrè náà ni ó tún sọ fún wa ní orí 15 ti Sáàmù ẹsẹ̀ ìkíní: Olúwa, ta ni yóò máa ṣe àtìpó nínú àgọ́ rẹ? Ta ni yóò máa gbé inú òkè mímọ́ rẹ? Ìdáhùn ni wípé ẹni tí ó ní ọwọ́ mímọ́ àti àyà funfun. Ṣùgbọ́n kí ni àlàyé àti ìtumọ̀ ọwọ́ mímọ́ àti àyà funfun? Àlàyé ni wípé ẹsẹ̀ ìkejì: ẹni tí ó rìn déédéé, tí ń ṣiṣẹ́ òdodo, tí ó sì ń sọ òtítọ́ inú rẹ̀. Èyí ń jẹ́ kí ó di mọ̀ fún wa wípé ojú kí a fi omi fọ ọwọ́, ojú kí a wẹ̀ ní etí odò, ojú kí a wọ aṣọ tí ó funfun, ojú kí a lọ sí ilé ìsìn, ó sì ju wípé kí a gbàdúrà. Ó ń sọ fún wa wípé bí ó bá jẹ́ òtítọ́ ni ó wà lọ́kàn wa, láti bá Jésù jọba, láti wà pẹ̀lú Ọlọ́run nígbà tí ayé yóò wá sí òpin, tàbí nígbà tí àwa pàápàá bí ayé ò tilẹ̀ tí wá sí òpin tí a fi ayé sílẹ̀. Bí ó bá jẹ́ wípé ó kàn wá ní ọkàn láti bá Ọlọ́run gbé, ọwọ́ mímọ́ àti àyà funfun ó ń túmọ̀ sí wípé ẹni tí ó rìn dédé, ẹni tí ó ń ṣiṣẹ́ òdodo, tí ó sì ń sọ òtítọ́ inú rẹ̀, ẹni tí kò fi ahọ́n rẹ̀ sọ̀rọ̀ ẹni lẹ́yìn, tí kò sì ṣe ibi sí ẹni kejì rẹ̀, tí kò sì gba ọ̀rọ̀ ẹ̀gàn sí ẹni kejì rẹ̀, lé ojú ẹni tí ènìyàn kénìyàn di gígàn. Ṣùgbọ́n a máa bu ọlá fún àwọn tí ó bẹ̀rù Olúwa, ẹni tí ó búra sí ibi ara rẹ̀, tí kò sì yí padà, ẹni tí kò fi owó rẹ̀ gba èlé, tí kò sì gba owó ẹ̀bẹ̀ sí aláìṣẹ̀, ẹni tí ó bá ṣe nǹkan wọ̀nyí kì yóò yẹsẹ̀ láé láé. Ṣùgbọ́n kí n tó máa ṣe àlàyé lọ nípa ẹni tí ó ní ọwọ́ mímọ́ àti ẹni tí ó ní àyà funfun, mo fẹ́ kí o wo àwọn ẹsẹ kan nínú Bíbélì nípa àwọn tí Bíbélì sọ pàtó wípé wọn kò ní ọwọ́ mímọ́, wọn kò ní àyà funfun. Kí o má bà di wípé ẹnikẹ́ni ń tan ara rẹ̀ jẹ wípé òun ní nígbà tí kò ní. Ìwé Òwe orí kẹfà ẹsẹ 16 títí dé 21. Ìwé Òwe orí kẹfà ẹsẹ 16 títí dé 21. Èyí ń jẹ́ kí ó di mímọ̀ fún wa àwọn tí Bíbélì sọ wípé kò ní ọwọ́ mímọ́, kò ní àyà funfun. Mo ń gba ẹ̀rí Ọlọ́run jẹ́ wípé kò ní tàn ọ́ jẹ. Bí o bá wà nínú ẹgbẹ́ àwọn tí ó jẹ́ ẹlẹ́sìn láì jẹ́ onígbàgbọ́ ti Bíbélì, tàbí o wà nínú ẹgbẹ́ àwọn tí ó máa ń tan ara wọn jẹ, tí ọwọ́ wọn kò mọ́, tí àyà wọn kò funfun, ṣùgbọ́n tí wọ́n ń bo nǹkan wọ̀nyí mọ́lẹ̀, bí o bá fẹ́ ṣe rere, tí o sì fẹ́ ní ìbùkún Ọlọ́run, tí o ń fẹ́ kí àwọn ìlérí Ọlọ́run kí ó di ṣíṣe sí ọ lára fún rere, bí Ọlọ́run bá fi hàn wípé o kò ní ọwọ́ mímọ́ àti àyà funfun, bí o bá ké pe Olúwa yóò gbọ́ àdúrà rẹ, bí ọwọ́ rẹ tí kò mọ́, bí o bá lè fọ ọwọ́ yìí nínú ẹ̀jẹ̀ Jésù tí o sì jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ rẹ tí ó kọ àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí sílẹ̀, ó dájú wípé bí o bá jẹ́wọ́ tí o sì kọ ẹ̀ṣẹ̀ rẹ, àánú Ọlọ́run yóò farahàn fún ọ, yóò sì pèsè rẹ sílẹ̀ fún ọ̀run rere nígbà tí ó ń pèsè ọ̀run rere sílẹ̀ fún ọ pẹ̀lú. Ẹsẹ 16 ohun mẹ́fà lé Olúwa kórira ní tòótọ́, méje lé ó ṣe ìríra fún ọkàn rẹ̀, ojú ìgbéraga, ètè èké àti ọwọ́ tí ń ta ẹ̀jẹ̀ aláìṣẹ̀ sílẹ̀, àyà tí ń kùmọ̀ búburú, ẹsẹ̀ tí ó yára ní ire sísá sí ìwà ẹ̀kà, ẹlẹ́rìí èké tí ń sọ èké jáde àti ẹni tí ń dá ìjà sílẹ̀ láàrin àwọn arákùnrin. Àwọn wọ̀nyí ni Ọlọ́run sọ wípé ó ṣe ìríra lé ojú òun, ó sì ṣe àlàyé lẹ́sẹlẹ́sẹ nípa àwọn nǹkan wọ̀nyí tí ó jẹ́ kí ọwọ́ kí ó jẹ́ àìmọ́ àti kí ọkàn kí ó di ìdíbàjẹ́.

àwọn ọmọbìnrin Sioni. Olúwa yóò sì fi ìhòhò wọn hàn. Lé ọjọ́ náà, Olúwa yóò mú ògo ṣàwòrò wọn kúrò àti àwọn ọ̀ṣọ́ wọn àti ìwérí wọn bí òṣùpá. Ẹsẹ̀ 21, òrùka àti ọ̀ṣọ́ imú. Ẹsẹ̀ 20, àkẹtẹ̀ àti ọ̀ṣọ́ ẹsẹ̀ àti ọ̀já orí àti ago olóòórùn dídùn àti òrùka etí. Ẹsẹ̀ 22, ìpààrọ̀ aṣọ wíwọ̀ àti aṣọ ìlékè àti ìbòòrùn àti àpò. Ní ẹsẹ̀ 24, ni ó ń sọ wípé yóò sì ṣe pé òórùn búburú yóò wà dípò òórùn dídùn àkísà, ni yóò sì dípò àmùrè orí pípá. Rántí pé ó ń sọ̀rọ̀ nípa àwọn obìnrin, ó sì ń sọ nípa orí pípá, ni yóò sì dípò irun dídì dáradára. Sísán aṣọ ọ̀fọ̀ dípò ìgbayà, ìjóná yóò sì dípò ẹwà. Èyí ń sọ ìwà ìgbéraga. Rántí pé a ń ṣe àlàyé lórí níní ọwọ́ tí kò mọ́. Ìwé òwe 4:17, ojú ìgbéraga, ètè èké. Èké ni à ń pè ní irọ́. Èké ni à ń pè ní ìjẹ́rìísí ohun tí ojú ẹ̀ ò tó. Èké ni à ń pè ní kí a máa fi ọwọ́ sí ìwé pé nǹkan kan ṣe ojú wa nígbà tí a kò mọ ohunkóhun nípasẹ̀ rẹ̀. Àti ọwọ́ tí ń ta ẹ̀jẹ̀ aláìṣẹ̀ sílẹ̀, ìpànìyàn. Ọmọ tí ó wà ní inú tí a kò tí ì bí, ó jẹ́ aláìṣẹ̀. Kò ṣe orílẹ̀-èdè, kò ṣe bàbá, kò ṣe ìyá tí ó rú sí inú, kò sì ṣe àwọn ẹ̀gbọ́n tí ó ṣáájú rẹ̀, kò ṣe ìjọba. Ọmọ tí ó wà ní inú tí a lóyún rẹ̀, kò ṣe sí òfin ìjọba tàbí òfin orílẹ̀-èdè. Ọmọ yìí kò tí ì ṣe Ọlọ́run, kò mọ nǹkan tí a ń pè ní ẹ̀ṣẹ̀. Àwọn wọ̀nyí ni Ọlọ́run pè ní aláìṣẹ̀. Ọwọ́ tí ó sì ta ẹ̀jẹ̀ wọn sílẹ̀ ni ọwọ́ tí ń ta ẹ̀jẹ̀ aláìṣẹ̀ sílẹ̀. Ó ṣe é ṣe kí ó jẹ́ ọkọ obìnrin tí ó jẹ́ aboyún, ni ó ní ipá nínú títa ẹ̀jẹ̀ aláìṣẹ̀ yìí sílẹ̀. Ó ṣe é ṣe kí ó jẹ́ ẹni tí ó ń gbé oyún yìí rù káàkiri fúnra ara rẹ̀, ni ó ní ọwọ́ nínú títa ẹ̀jẹ̀ aláìṣẹ̀ sílẹ̀. Ó sì ṣe é ṣe kí ó jẹ́ àwọn dókítà oníṣègùn tí òyìnbó ni ó ń fẹ́ jẹ́ ìrànlọ́wọ́ láti ta ẹ̀jẹ̀ aláìṣẹ̀ sílẹ̀, tàbí àwọn obìnrin tí ó ń ṣiṣẹ́ ní ilé àwọn aláìsàn, ni ó ní ọwọ́ nínú títa ẹ̀jẹ̀ aláìṣẹ̀ sílẹ̀. Tàbí ó lè jẹ́ ọmọ ilé-ìwé tí kò mọ̀ wípé eré ẹ̀ṣẹ̀ pẹ̀lú obìnrin wípé ó lè di nǹkan mọ́ òun lọ́wọ́, ni ó wọ́n sáré káàkiri, tí ó sì ní ọwọ́ nínú títa ẹ̀jẹ̀ aláìṣẹ̀ sílẹ̀. Ṣùgbọ́n ní ọ̀nàkọ́nà tí ó fi lè ṣẹlẹ̀, yálà ìwọ tí ó jẹ́ abiyamọ nínú ilé, ti bímọ bíi mẹ́fà tàbí méje tàbí mẹ́jọ tàbí mẹ́wàá, ni ó wá rí wípé o tún lóyún fún ọkọ rẹ, ni ó wá rò wípé kò sí owó láti tọ́jú ọmọ mìíràn, kò sí ilé láti fi ọmọ yìí sí. Ó dàbí ẹni pé bí a bá gba ọmọ yìí láàyè láti wá sáyé, èyà

0: yóò jẹ ọmọ yìí yóò sì jẹ àwa pàápàá. Ó ṣeéṣe kí ó jẹ́ ìrònú bẹ́ẹ̀ ni ó sún ọ sí wípé kí o ta ẹ̀jẹ̀ aláìṣẹ̀ sílẹ̀, ṣùgbọ́n òun kan ni ó dájú. Àti obìnrin, àti ọkùnrin, àti oníṣègùn, àti àwọn agbẹ̀bí, tàbí ẹnikẹ́ni tí ó ní ọwọ́ nínú irú ohunkóhun bẹ́ẹ̀, wọ́n lè fi orí sìn, kí wọ́n fi ọrùn sìn. Wọ́n lè ka Bíbélì láti ìbẹ̀rẹ̀ dé ìparí ní ọdọọdún. Wọ́n lè lọ sí orí òkè nínú ayé, tàbí kí wọ́n kí ó wẹ̀ ní òkun. Ó ṣeéṣe kí wọ́n tiẹ̀ máa tan àbẹ́là tàbí kí wọ́n máa wọ aṣọ funfun. Ó sì ṣeéṣe wípé kí wọ́n rò pé wọ́n máa lọ sí ìjọ oníhìn rere bí wọ́n bá ń ta ẹ̀jẹ̀ aláìṣẹ̀ sílẹ̀. Ọlọ́run sọ fún ọ wípé bí o bá fẹ́ dé ọ̀run rere, ìrònú pòwàdà ni ó yẹ kí o ní. Kí o sọ fún Ọlọ́run pẹ̀lú ẹkún kíkorò, pẹ̀lú omijé, pẹ̀lú ọkàn tí a fàya, pẹ̀lú ìrònú pòwàdà tí ó jinlẹ̀ tòótọ́ wípé o ti jẹ́ ẹni tí ọwọ́ rẹ̀ ń ta ẹ̀jẹ̀ aláìṣẹ̀ sílẹ̀. Ṣùgbọ́n àwọn tí ọwọ́ wọn kò mọ́ ní ọ̀nà wọ̀nyí, ó ṣeéṣe o fẹ́ ilẹ̀, o fẹ́ kọ́lé. Ohun tá a máa ní nínú ayé tí a kì í mú lọ sọ́run, ilẹ̀, ilé, mọ́tò, tàbí obìnrin, ó ṣeéṣe o fẹ́ gba ìyàwó lọ́wọ́ ẹlòmíràn. Ó wá di pé ẹ ń ja àjàkadì lórí obìnrin yìí, tàbí lórí ilẹ̀, tàbí lórí okóhun. Ó wá di wípé kí a máa wá oògùn káàkiri. Kí wọ́n ti sọ fún ọ wípé ẹni tí ó wà ní ìdílé lágbájá, òun ni kò jẹ́ kí ilẹ̀ yìí kí ó bọ́ sí ọ lọ́wọ́. Ó wá sáré títí, yálà nípa oògùn dúdú, tàbí nípa ẹgbẹ́ awo, tàbí nípa gbígbé àdá, tàbí ìbọn, tàbí nípa ṣíṣe àdéhùn pẹ̀lú àwọn onímọ́tò láti pa ẹnìkan, tàbí nípa fífi májèlé sí inú oúnjẹ fún ẹni tí ó jẹ́ ẹni tí o pè ní ọ̀tá rẹ. Ni o ta ẹ̀jẹ̀ ẹni yìí sílẹ̀ tí o sì pa á. Gbà tí o pa á tán, ilẹ̀ wá di tìrẹ. O wá jókòó lórí ilẹ̀ wípé nínú ayé, bó o bá mọ láti sáré, láti nílẹ̀, láti ní mọ́tò, bó o bá mọ ibi tó yẹ kó rìn, àwọn bàbá ìsàlẹ̀ tó yẹ kó lọ rí, àwọn balógun ní ìlú tí ó yẹ kí o bẹ̀ wò láti fún ọ ní oògùn, àwọn tí ọwọ́ wọn gbó, o ní lè ní nkankan. O sì ti nílẹ̀ nípa bẹ́ẹ̀, o ti ní ohun ìní nípa bẹ́ẹ̀, nípa títa ẹ̀jẹ̀ aláìṣẹ̀ sílẹ̀. Ọlọ́run sọ wípé òun dúró dè ọ́, wípé ọwọ́ rẹ kò mọ́. Ọ̀pọ̀lọpọ̀ nínú orílẹ̀-èdè wa ni wọ́n ti pa àwọn ẹlòmíràn nítorí ìgbéyàwó, tàbí nítorí à ń gba obìnrin. Ó ṣeéṣe pé ọkùnrin kan ti lọ sí ìdílé kan láti fẹ́ yàwó. Ó wá jẹ́ ẹni yìí gan-an lóhùn ọ láti fẹ́. Obìnrin pọ̀ ní ìlú, ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ẹni yìí gan tí a tiẹ̀ ti ń ṣe owó orí lórí rẹ̀, ṣùgbọ́n tí ó sì jẹ́ àfẹ́sọ̀nà, òun nìkan lóhùn ọ láti fẹ́. Ìgbà mìíràn ó tiẹ̀ máa ń ṣẹlẹ̀ wípé o ti ní ìyàwó kan sílé, o tiẹ̀ tún ti fi àfọwọ́fà mú ẹni kejì, obìnrin kejì wálé. Ó ṣeéṣe ìkẹta pàápàá ti ń bímọ fún ọ, ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ẹyọ obìnrin kan tí ẹlòmíràn fẹ́ òun gan ló wọ̀ lójú. Ló tún sọ wípé mọ́ mẹ́ta tó wà nílé ẹ tó tí ì lálàáfíà, tẹ ń parí ìjà lọ́sàn-án lóru, tó lè tọ́jú ìkíní tàbí ìkejì, tọmọ òrò ń jẹ, sìgá àtọ̀ tí ò sì jẹ́ kó gbádùn. iwo funra re ori buburu ati alakala ko je ko mo ibi ti wa fi ori aye ti re ti si sugbon sibe sibe o tun ja fun obirin kerin pelu ogun tabi ija tabi ada tabi ibon to pa alaise nitori eyawo sugbon iwo ko ni akoko lati se be awon iran kan ti saaju to je pe ipa eja ati ipaniyan ni won fi ma ni ohun ni ti won lara won ni a so fun wa ni iwe awon ba kini ori ikokan le ni ogun awon ba kini ori ikokan le ni ogun lati ese kini o si se leyin kan wonyi ni Naboti ara Jezreeli ni ogba ajara ti o wa ni Jezreeli ti o sumo afin Ahabu oba Samaria gidigidi Ahabu si ba Naboti so wipe fun mi ni ogba ajara re ke mi ki o le fi se ogba ewebe nitori ti o sumo ile mi emi o si fun o li ogba ajara ti o san ju lo dipo re bi o ba dara le oju re emi o si fi iye owo re fun o Naboti si we pe se we fun Ahabu pe Oluwa ma je ki emi ki o fi ogun awon baba mi fun o Ahabu si wa si ile re o wugbo inu re si baje nitori oro ti Naboti ara Jezreeli so fun nitori ti o nti wi pe emi ki o fun o ni ogun awon baba mi o si dobule lori akete re o si yi oju re pada ko si fe jeun Jezebeli ikan ninu won niyan o Jezebeli iran awon apaniyan aya re si to wa o si wi fun pe e se ti inu re fi baje ti iwo ko si jeun o si wi fun pe nitori mo ba Naboti ara Jezreeli so mo si wi fun pe fun mi ni ogba ajara re fun owo tabi bi o ba wu o emi o fun o ni ogba ajara miran ni ipo re o si dahun wi pe emi ki o fun o ni ogba ajara mi Jezebeli aya re si wi fun o pe iwo ko a joba lori Israeli nisisiyi dide jeun ki o si je ki inu re ki o dun emi o fun o ni ogba ajara Naboti ara Jezreeli beni o kowe le oruko Ahabu o si fi edidi di ready o si fi iwe na sowo sowo sodo awon agbagba ati awon olola ti nbe ni ilu re ti o si n ba Naboti gbe o si ko sinu iwe na pe ekede awe ki e si fi Naboti si ipo ola laarin awon eniyan eyi ni Yoruba ma n pe ni ogbon ewe ogbon ipaniyan ogbon ki a jeni lese ogbon ki a gba ohun ti o je ti elomiran ki a si se bi eni wipe alara mimo ni wa ki a paniyan lai gbe ada funra wa lai gbe ibon funra wa ki a pa eniyan lai ti eri loju koju funra ara wa o n so fun wa nisisiyi wipe Jezebeli da ogbon yi o wa n so ni ese ikewa ki e si fi eniyan meji eni buburu Jezebeli mo awon egbe re awon apaniyan awon eleri eke awon eni buburu bi ti re o mo won pe won wa o ni ki won fi si iwaju re lati jeri pa wi pe iwo bu olorun ati oba e mu jade ke se so le okuta ki o le ku won so fun wa wi pe won se be o so fun wa ni ipari ese eketala wi pe nigba na ni won mu jade kuro ni ilu won se so le okuta o si ku ese ike dogun o si se nigba ti Jezebeli gbo pe aso Naboti le okuta o si ku Jezebeli so fun Ahabu pe dede ki o si jogun ogba jara Naboti ara Jezreeli ti o ko lati fi fun o fun owo nitori Naboti ko si laye sugbon o ku o si se nigba ti Ahabu gbo pe Naboti ku ni Ahabu dide lati sokale lo si ogba jara Naboti ara Jezreeli lati jogun re oro Olorun si to ilija ara Tishbi wa pe wepe dide sokale lo ipade Ahabu Olorun ri o ohun ti a se ni ikoko Olorun ri awon ti a npa awon ti a nta eje won sile laise nitori a fe gba iyawo lowo won tabi nitori wipe a ro pe awon ni won di wa lowo igbega nibi ise tabi a ro wipe awon ni won ko je ki a gba ise contract ti a fe gba nitori be a ti so pe bi a ba yanju ti lagbaja bi a ba mu kuro bi a ba ran lo si orun egbe ni pajawiri ile moto owo yo je ti wa tabi o sese nipa ti o le ki o je pe iwo nti e o ma nda awon eyan lona awon ti won sise ti won lagun odun kan odun meji odun marun ti won ko owo jo lati ra moto ohun ti won se ni odun marun ale ojo kan ni won fe ni bawo ni won si se fe ni ti re pelu ibon pelu ada lati duro loju ona we pe ki moto oni moto ko sa je ti re bi atile pa omode ti o wa ninu moto ti a pa obirin ti a pa okunrin ti o wa ninu moto bi ata eje alaise sile ki moto ki o le je ti wa Olorun ri o owo eje ko ni se na bo jeun aisan ade nipa ounje to je nitori owo to fi ra ounje yi ki se owo eto bo je yawo lo fi fe iru owo be awon ti won fe yawo be pelu owo eru won ki gbadun yawo won ohun ko to ni bo je moto bo je ile to ba mo iru awon eyan be lo bere lowo won won ki le gbe iru ile be ile ti won ta eje sile lati ra tabi lati ni won ki le lo iru ile lori ile be pelu alaafia oju Olorun wo ni bi kibi ti o ba nlo oro Olorun to Elijah wa wi pe dide sokale lo ipade Ahabu oba Israeli ti o wa ni Samaria wo o wa ni ogba ajara Naboti nibi ti o sokale lo lati jogun re iwo si we fun pe bayi ile Oluwa wi iwo ti pa iwo si ti jogun pelu iwo si we fun pe bayi ile Oluwa wi pe ni ibi ti aja gbela eje Naboti ni awon aja yóò láì jẹ rẹ àní ti rẹ. Ahabu sì wí fún Elijah pé ìwọ rí mi, ìwọ ọ̀tá mi. Ó sì dáhùn pé èmi rí ọ, nítorí tí ìwọ ti ta ara rẹ láti ṣe búburú níwájú Olúwa. Àwọn tí ọwọ́ wọn kò mọ́ ni a ń ṣe àlàyé rẹ̀ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Ọlọ́run. Nínú ìwé òwe ni a ń padà sí nísinsìnyí. Ìwé òwe orí ìkẹfà ẹsẹ̀ ìkẹtàdínlógún wípé ojú ìgbéraga ètè èké àti ọwọ́ tí ń ta ẹ̀jẹ̀ aláìṣẹ̀ sílẹ̀ àyà tí ń hùmọ̀ tàbí tí ń gbèrò tàbí tí ń ṣe àṣàrò ohun búburú ẹsẹ̀ tí ó yára ní ire sísá sí ìwà ìkà ẹlẹ́rìí èké tí ń sọ èké jáde àti ẹni tí ń dá ìjà sílẹ̀ láàrin àwọn arákùnrin èyí ń sọ nípa àwọn tí wọ́n máa ń fọ ilé onílé àwọn tí wọ́n máa ń gbọ́ ti eku sọ fún ẹyẹ gẹ́gẹ́ bí èdè wa àwọn tí wọ́n máa ń dá ìjà sílẹ̀ láàrin ọkọ àti aya àwọn àna yálà ní ti obìnrin tàbí ní ti ọkùnrin tí wọ́n máa ń ya ìyàwó pẹ̀lú ọkọ rẹ̀ tàbí àwọn olùdáni ní ìmọ̀ràn àwọn àlùfáà tí wọ́n máa ń pe ìyàwó wípé ọkọ rẹ̀ ń fìyà jẹ ọ́ ni ó jẹ́ má gbàrú bẹ́ẹ̀ fún tí wọ́n á sì dá ìjà sílẹ̀ tàbí tí wọ́n á sọ fún ìyàwó wípé tàbí tí wọ́n á sọ fún ọkọ wípé mo ń rí ìjáde ìyàwó rẹ ó dàbẹ́ni pé gbogbo owó èkó tẹ ní aṣọ lẹ fẹ́ fi rà tán ìyàwó àpà tó gbé sílé oúnjẹ aṣọ nìkan ló mọ̀ rà ó sì sọ fúnrú ìyàwó yìí wípé ẹni tó bá mówó délé ni wọ́n máa yìn kò sì bójú tó dáadáa gbà tí olùdámọ̀ràn yìí olùdá ìjà sílẹ̀ láàrin ọkọ àti ìyàwó tí ó bá ti sọ bẹ́ẹ̀ ó di kí ojú ọkọ kí ó wà lókè nílé kó má gbọ́ ti ìyàwó mọ́ kò sí ohun tí ìyàwó bẹ́ẹ̀ lè ṣe lẹ́yìn ìgbà tí olùdámọ̀ràn olùdá ìjà sílẹ̀ ti bá sọ̀rọ̀ tí ó máa gbọ́ sí ìyàwó rẹ̀ lẹ́nu ṣùgbọ́n àwọn olùdá ìmọ̀ràn bẹ́ẹ̀ ni a ń sọ wípé wọ́n ní ọwọ́ àìmọ́ inú ọlọ́run kò sì dùn sí wọn nínú Isaiah ìwé wòlíì Isaiah orí ìkíní a ń kà á láti ẹsẹ ìkẹwàá gbọ́ ọ̀rọ̀ Olúwa ẹ̀yin olórí Sodomu fi etí sí òfin Ọlọ́run wa ẹ̀yin ènìyàn Gomorrah àwọn ọmọ Israeli ni Ọlọ́run bá sọ̀rọ̀ níhìn-ín ṣùgbọ́n ó ń pè wọ́n ní Sodomu àti Gomorrah nítorí ìwà ìkà ìwà èérí ìwà àìmọ́ tí ó wà lọ́wọ́ wọn Olúwa ní kí ni ọ̀pọ̀lọpọ̀ ẹ̀bọ yín já sí fún mi èyí ni a ń pè ní iṣẹ́ ìsìn lásán ọ̀pọ̀lọpọ̀ ẹbọ ọ̀pọ̀lọpọ̀ ìsìn Ọlọ́run wípé kí ni ó já sí fún mi èmi kún fún ọrẹ sísun àgbò àti fún ọ̀rá ẹran àbọ́pa bẹ́ẹ̀ ni èmi kò sì ní inú dídùn sí ẹ̀jẹ̀ akọ màálù tàbí sí ti ọ̀dọ́ àgùntàn tàbí sí ti òbúkọ nígbà tí ẹ̀yìn wá láti fi ara hàn níwájú mi ta ló bèèrè yìí lọ́wọ́ yín láti tẹ àgbàlá mi ó yẹ kí o bi ara rẹ léèrè wípé bí Ọlọ́run bá wò ọ́ tí ó ń sọ wípé ta ni ó ní kí o tẹ àgbàlá òun nínú ayé ti o so wipe ile ti a fi owo ko ti a npe ni temple tabi ti a npe ni ile isin ti olorun ri o nibe ti o so wipe ele jade wipe tani o pe o wa o gbo wipe won pe oruko oluwa iwo na pelu owo ete owo ete owo ese o ngbe bibeli iwe olorun toni afara egbe jade ko ninu ile aye ile ti a fi owo ko melo melo ni ile orun bi o ba je wipe jesu gba ti o wa ninu aye ori awon ti won wa ni temple awon ti won so wipe won fe sin olorun bi iwo na ti wa ni oni to so pe o gbo wipe won se idanileko pelu ogun ninu apo re pelu igbadi nidi re pelu oruka ere lowo re iwo na gbo pe won ni gbe iwo na ba gbe bibeli o nsare bo bo lo nlo a fe lo sin olorun ni awon dipa won gbe tuntun de o won ni ki aka lo emi na ntele won lo pelu ogun dudu lapo e e to fi senu e to fi sidi e to fi sorun e to fi sapo won na gbe bibeli ode olorun wa ni tani ewo lo nse nihin ele jade bọlọrun wo ti e so be fun wa awon angeli wa nbi won mo jesu wa nbi aye atijo egba lo fi le iru yin jade awon ti won ro pe won fe sin sugbon ti iwa ese ti o kuro lowo won ni jesu mu egba jesu to feran omode to ti e feran awon elese pelu to si ni e wa sodo mi gbogbo eyin tin sise ti a si di eru wuwo le lori sugbon sibe sibe ti o ri awon kan awon agabagebe to le won jade bi jesu ba le awon kan jade ninu ile to wa ni aye ti a npe ni temple melo melo ni orun bọlọrun ba mu fu to ba mu suru fun o ti o ti ni ki awon adena ki won gbe o ki won di o towo tese lati gbe o jade o se beru e to wa lowo e e to wa lapo e ko jule o so fun o ni ese ikeji la wi pe nigba ti eyin wa lati fi ara han lati fi ara han eyi ti awon elesin se lojo oni ni yi lati fi ara han lati fi aso han lesi tuntun to se jade ka le mo wi pe awon ni won kokko je gbese e won ko wo gba to woso to lo nbo ni ile olorun gbese wa lori gele to to we lori bata e gbese iru e gbese buba e gbese wa nsin olorun pelu gbese lorun aso keresimesi a nse ijade jesu kristi ta bi jesu onirele a nse ijade iranti bibi eni to ni irele a nse iranti onirele pelu igberaga won la nse kore igberaga igbese won la nse basa igbese afesiku igbese abimo igbese lati farahan lati fi aso han a si n so wipe a je onigbagbo onigba to wa lati fi ara han niwaju mi tale o bere yi lowo yin se olorun so fun o wipe ko to wa si ohun ki o ko sinu igbese aso igbese golu igbese yeti ki o to le sin olorun oni tani tani o bere yi lowo yin lati te agbala mi. E ma mu ore asan wa mo. Ewo lo re asan. Owo to wa lapo e. Naira marun mo fe fun Olorun. Oji 100 naira. Iwo na gbo pe onigbagbo ma san ida mewa. Eyi ta gba lowo eni eleni loju titi. Eyi ta ri he. To e ka da pada fo ni nkan. Olowo nsokun iwo nyo ninu ile isin. Owo mu lara owo ole. O fe se itore anu. Won enikan tun ti bimo e wa o. Eyin ti eyin amuludun. Eyin tinu yin dun wipe lagbaja bimo. E wa sanwo gbogbo owo ole. E to je pe sina lo nse. To n fi okunrin bara re je gbogbo owo agbere ti won ko wa lati ile awon oniregbe ma ko wa si ile Olorun owo tete ma ko wa si ile Olorun owo contract e ta fi owo eyin ti a fi gba a ko wa si ile Olorun owo ta fi ebi pa iyawo wa ti iyawo mu gari ta wa muti owo oti to seku a ko wa si ile Olorun ijo ye o lapejuwe ilu atewo gbogbo e lo wa nbe awa wa aferan Olorun awa asan da mewa a dawo re ninu owo ole owo jibiti owo eru se Olorun la nsin ni abi a nsin ara wa oni ta ni o bere yi lowo yin oni e ma mu ore asan wa mo torari jasi ohun irira fun mi se awon elesin torari o ka bibeli debi ni se awon ti won le emi Olorun jade pelu efin se won ko ka bibeli ti won de Isaiah ori kini abi won si gege bi ironu won torari jasi ohun irira fun mi osu titun ati ojo isimi ipe ajo emi ko le roju gba ese ni ani apejo owo ni o wa nso ni ese ke dogun wipe nigbati eyin na owo yin jade emi o pa oju mi mo fun yin ese na po ti Olorun fi so wipe bi ohun ti feran adura toni bi ohun ti feran ki awon eniyan ki o ma ke pe ohun toni wipe nigbati awon wonyi ba na owo won jade owo pa oju ohun mo fun won ni toto nigba ti eyin ba gba adura pupo emi ki yo gbo asan gba awe asin yira nile asin se isoru sibe sibe adura ogba o se wa titi de ibi ti gba ta gba adura titi tolorun o gbo la ba di Saul keji la ni tolorun o ba gbo awon ajeku ni gboro awon oso ti ikutan nitori be e ba mi wa won kaakiri awon ti owo won gbo nitori pe Olorun so pe onko adura pe ohun o gbo mo nitori be awon oso ati aje to ku ati awon elebo logun to ku e ba mi wa won o ba nsare kaakiri nibo ni wo mo ni oko abekuta tan bi to tin sare nibo lo mo ni agbegbe Ijebu nitori pe ota okuro o de ti gbadura o ti gba awe omi adura o ti mumumu bo je wi pe o ma han lara ni be eyan ba ma yokun lori omi adura o ba ti yokun ṣùgbọ́n síbẹ̀ síbẹ̀ àdúrà ọgbà ó wá ní tí sáàmù ò bá lágbára mọ́ tí àdúrà ò sì jẹ́ àwọn bàbá àṣàlẹ̀ àwọn balógun àwọn ẹlẹ́bọlóògùn wọ́n kù bí sọ́ọ̀lù ṣe ṣe nìyẹn nígbà tí ọjọ́ àti lọ tó súnmọ́ tòsí èyí tí ìbá fi ronúpòwàdà kò ronúpòwàdà ó parí iréje rẹ̀ sínú wíwá àwọn oṣó àti àjẹ́ ó kú sínú ẹ̀ṣẹ̀ ẹni tí ọlọ́run fúnra ara rẹ̀ yàn lọ́ba ẹni tí ó ti ní ìyípadà ọkàn tẹ́lẹ̀ tẹ́lẹ̀ bí ó bá fi ohunkóhun kún ìgbàgbọ́ àbá ètò onílọ́wọ́ àbá jẹ́ a kì í fi ohunkóhun kún ìhìnrere ó ní ẹsẹ̀ ìkẹẹ̀dógún pé ọwọ́ yín kún fún ẹ̀jẹ̀ ṣé mo sọ fún ọ èyí ni ọlọ́run kì í fi gbọ́ àdúrà àwọn tí ọwọ́ wọn kún fún ẹ̀jẹ̀ ṣùgbọ́n kò mọ níbẹ̀ ní Aesaya orí 69 Aesaya orí 69 láti ẹsẹ̀ ìkíní sí ẹsẹ̀ ìkẹrin kíyè sí ọwọ́ olúwa kò kúrò láti gbani bẹ́ẹ̀ ni etí rẹ̀ kò wúwo tí kì yóò fi gbọ́ ṣùgbọ́n àìṣedédé yín ló yà yín kúrò lọ́dọ̀ ọlọ́run yín àti ẹ̀ṣẹ̀ yín ló pa ojú rẹ̀ mọ́ kúrò lọ́dọ̀ yín tí òun kì yóò fi gbọ́ nítorí ọwọ́ yín di aláìmọ́ fún ẹ̀jẹ̀ ọwọ́ yín di aláìmọ́ fún ẹ̀jẹ̀ àti ìka yín fún àìṣedédé ètè yín ń sọ èké ahọ́n yín ń sọ ibi jáde kò sí ẹni tí ń wá ẹ̀tọ́ bẹ́ẹ̀ ni kò sí ẹni tí ń dájọ́ ní òtítọ́ wọ́n gbẹ́kẹ̀lé ohun asán wọ́n ń sọ èké wọ́n lóyún ìkà wọ́n ń bí ìparun ẹsẹ̀ ìkẹfà okùn wọn kì yóò di ẹ̀wù èyí ń sọ wípé okùn aláǹtakùn ní gbogbo wàhálà àti eré sísá tí ẹni tí ó ní ọwọ́ àìmọ́ tí ó ṣe pé okùn wọn a kì yóò lè ṣe di ẹ̀wù tí a wọn bẹ́ẹ̀ ni wọn kì yóò fi iṣẹ́ bo wọn bo ara wọn ó ń sọ wípé kò sí bí ẹlẹ́ṣẹ̀ bó ti lè sáré tó bó bá raṣọ kò ní bò ó bó lówó kò ní ká wàhálà tó wà ńlẹ̀ bó ní mọ́tò mọ́tò yóò ní lè débi tí àlàáfíà ẹ̀ wà ó ní iṣẹ́ wọn ní iṣẹ́ ìkà ìṣe ipá ń bẹ lé ọwọ́ wọn ẹsẹ̀ wọn sáré sí ibi wọ́n sì yára láti ta ẹ̀jẹ̀ aláìṣẹ̀ sílẹ̀ ẹ̀mí ọlọ́run ń tẹnu mọ́ fún wa èrò wọn èrò ibini ìbàjẹ́ àti ìparun ń bẹ ní ipa wọn ọ̀nà àlàáfíà ni wọ́n kò mọ̀ kò sí ìdájọ́ kan nínú ìrìn wọn wọ́n ṣe ipa ọ̀nà wíwọ́ fún ara wọn ẹnikẹ́ni tí ó bá tọ̀ ọ́ kì yóò máa àlàáfíà ǹjẹ́ bí ó bá rí bẹ́ẹ̀ ó ní padà láti wá ọlọ́run nígbà tí ó lè rí i láti ké pè é nígbà tí ó wà nítòsí bí o bá jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ rẹ àánú wà nítorí ojo anu ati ojo ore ofe ni awa loni sugbon bi o ba se ti agabagebe bi o ba gbadura bi ore re ti o wa ni iwe luku ori ikejidinlogun bi o ba gbadura bi elesin yi ti a fe ka nipa re o daju wi pe ni ojo ikeyin abamo ati ose ni o gbeyin fun iru eni be sugbon bi o ba je mara re gege bi elese ati elebi ti o sin fe so fun olorun wi pe o ni owo aimo ati okan ti ko funfun bi o ba ni se awa wi le kan si loni bi o ba ke pe oluwa yo gbo ti re ni luku ori ikejidinlogun lati ese ikewa pe awon okunrin meji goke lo si tempili lati gbadura okan je farisi ekeji si je agbowode eyi farisi dide o si n gbadura ninu ara re bayi pe eyi farisi o dide o si n gbadura ko je gbadura sita sugbon gbadura ninu ara re bayi pe olorun mo dupe lowo re nitori ti emi ko ni bi awon iyoku o nse awawi o nbo ese re mole o ni emi ko ri bi awon iyoku awon aloni lowo gba awon alaisooto panshaga tabi emi ko ti le ri bi agbowode yi emi ngba awe esin awon elomiran ko ju eyi lo emi ngba awe ni erin meji le ose mo san ida mewa ohun gbogbo ti mo ni ese kerinla mo wi fun yin okunrin yi okunrin keji eyi ti o je agbowode sokale lo si ile re ni idalari ju ekeji lo ekeji yi ni farisi mo totan mo ti josin tan ile isin la bi mi si baba mi alufaa ni awa la mu ihin rere esin igbagbo lo sabule abule wa awa ni apa ibori sarun ni ojo kini ni abule wa sugbon sibe sibe iro kuro lenu e eke sise ko kuro lenu e siseyun ko kuro lowo e owo eyin ko kuro ninu owo e sibe sibe ajo ara re loju nitori iwe owe so fun wa ori ogbon ese kejila wipe iran kan wa iran awon eniyan kan wa ti o mo le oju ara re sugbon a ko ti wenu kuro ninu eri re eje Jesu Kristi nikan lo ma nwe eri gbogbonu kuro ni igbese aye wa bi o ko ba ni idani loju wipe eje Jesu Kristi ti we o ni ohun to le se awon miran saju wa won ti gbo iru oro yi won si ti se ohun ti o ye lati se bi iwo papa ba tele apere rere be o daju wipe eje Jesu o si wa sibe sibe lati wa lati we eri ati aba won gbogbo nu kuro owe ori ikejidinlogbon ese ketala eni ti o bo ese re mole ki o se rere sugbon eni keni ti o jewo ti o si ko sile yóò rí àánú. Ìbùkún ni fún ẹni tí ó bẹ̀rù nígbà gbogbo. Ṣùgbọ́n ẹni tí ó bá sé àyà rẹ̀ lé ni yóò ṣubú sínú ibi. Bí o ti gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run lónìí, tí o sì mọ̀ wípé ẹ̀jẹ̀ Jésù kò tí wẹ ẹ̀ṣẹ̀ rẹ nù, nítorí pé ìwọ náà rí pé ọwọ́ rẹ jẹ́ aláìmọ́ síbẹ̀, o sì ṣetán láti tú ọkàn rẹ payá fún Ọlọ́run wípé bíbo ẹ̀ṣẹ̀ mọ́lẹ̀ kò ní jẹ́ ìwà rẹ mọ́. O sì ń fẹ́ jẹ́wọ́ kí o sì kọ gbogbo ẹ̀ṣẹ̀ rẹ sílẹ̀. Ìlérí Ọlọ́run ni wípé àánú àti oore ọ̀fẹ́ yóò jẹ́ tìrẹ. Ó ń sọ ní Isaiah 65:1, ẹsẹ̀ ìkẹfà àti ẹsẹ̀ ìkeje wípé ẹ wá Olúwa. Nígbàtí ẹ lè rí i, ẹ pè é nígbàtí ó wà nítòsí. Jẹ́ kí ènìyàn búburú kọ ọ̀nà rẹ̀ sílẹ̀. Ènìyàn búburú kọ ọ̀nà rẹ̀ sílẹ̀. Ó ṣeé ṣe kí àwọn èèyàn ti máa sọ lẹ́yìn rẹ pé lágbájá. Èèyàn tó burú tó láyé kò sí. Ó ṣeéṣe àwọn tó ti bá níṣẹ́ pọ̀ kí wọ́n ti máa sọ láàrin ara wọn pé o bá lágbájá ṣiṣẹ́, o wọ wàhálà. Lágbájá ẹni búburú ni, ṣùgbọ́n wọn ò ní sọ ní ojú rẹ. Ó ṣeéṣe kó jẹ́ aya tó tẹ orí rẹ̀ ba nínú ilé, tó ń sunkún, tó nìkan dá sunkún ní inú iyàrá rẹ̀. Ni ó sọ fún àwọn ọmọ wípé mo fẹ́ kan yìnà. Èèyàn búburú wọ́n sọ lẹ́yìn ẹ, ṣùgbọ́n láàárọ̀ yìí Ọlọ́run ò sọ lẹ́yìn ẹ. Àwọn tó ń sọ lẹ́yìn ẹ pé èèyàn búburú ni ọ́, ẹ̀rù ń bà wọ́n torí wọn lè sọ́kù ọ lójú. Bọ́n bá sọ bẹ́ẹ̀, ìwà ìkà, ìwà agbára, ìwà ipá, wọ́n rí wípé ó pọ̀ lọ́wọ́ ẹ. Ọgbọ́n tí a fi ń ṣèyàn ní jàǹbá, wọ́n rí pé ó pọ̀ lọ́wọ́ ẹ. Nítorí bẹ́ẹ̀, wọn ò jẹ́ sọ dójú ẹ. Ṣùgbọ́n Ọlọ́run láti ẹnu wòlíì rẹ̀, ó sọ́kàn ọ lójú lówùúrọ̀ wípé èèyàn búburú ni ọ. Ẹni tí a ò tí ì wẹ̀ nínú ẹ̀jẹ̀ Jésù Kristì, ó jẹ́ ènìyàn búburú. Wá sọ wípé bí ẹni búburú yìí, bí ó bá kọ ọ̀nà rẹ̀ sílẹ̀, àti kí ẹlẹ́ṣẹ̀ kí ó kọ ìrònú rẹ̀ sílẹ̀, sì jẹ́ kí ó yí padà sí Olúwa. Jẹ́ kí ó yí padà sí Olúwa, òun ó sì ṣàánú fun, àti sí Ọlọ́run wa yóò sì fi jì í lọ́pọ̀ lọ́pọ̀. Bí o bá ké pe Ọlọ́run lónìí, mo gbàgbọ́ wípé yóò dáríjì ọ́. Ọwọ́ tó jẹ́ aláìmọ́, Ọlọ́run á fọ́ nínú ẹ̀jẹ̀ Jésù, á sì di mímọ́. Ní Isaiah 1 ni ó ti ń fún wa ní ìlérí wípé Olúwa wípé ẹsẹ̀ 18, wá nísinsìnyí, kí o sì jẹ́ kí a sọ àsọyé pọ̀. Bí ẹ̀ṣẹ̀ yín bá rí bí òdòdó, wọn ó sì fún bí òjò dídì. Bí ó bá sì pọ́n bí àlàárì, wọn ó dàbí irun àgùntàn. Bí Ọlọ́run bá na ọwọ́ ìpè jáde wípé bí ó tilẹ̀ jẹ́ pé a jẹ́ aláìmọ́, aláìyẹ, àti eléèrí, àti ẹlẹ́ṣẹ̀, wípé ṣùgbọ́n òun ti ṣe ìpèsè sílẹ̀ fún ìwẹ̀numọ́ gbogbo ẹlẹ́ṣẹ̀ pátápátá. Bí a bá gbá ọwọ́ àánú yìí mú, a ó jẹ olóríire púpọ̀. ìlérí rẹ̀ yóò sì ṣe sí wa lára. Nígbà tí ó bá gba ọkàn wa là, tí ó wẹ ẹ̀ṣẹ̀ wa nù, tí ó mú ẹ̀ṣẹ̀ wa lọ, ohun tí ó ṣẹlẹ̀ ni wípé a sọ wá di ẹ̀dá titun. A ṣe ọwọ́ wa ní mímọ́, a sì jẹ́ kí ìwà wa kí ó yí padà. Ìyípadà tí ó dé bá wa ni wọ́n sọ fún wa ní orin Dáfídì orí 15. Bí irú ìyípadà bá ti dé bá ọ, bẹ́ẹ̀ ó jẹ́ pé o ti di olóríire. Ó jẹ́ pé o ti múra ìrìn àjò lọ sí ìlú ọ̀run rere.
1: Ìwàásù ìtẹ̀síwájú nínú ká.
2: Ẹ jẹ́ kí a gbàdúrà. Bàbá wa àti Ọlọ́run wa, a tún wá síwájú yín nísinsìnyí láti kọ́ ẹ̀kọ́. Ẹ̀kọ́ tí ó ṣe iyebíye bí a ti lè gbé ìgbésí ayé wa tí yóò fún yín ní inú dídùn tí ó sì fi hàn wípé a ní oore ọ̀fẹ́ láti ọ̀dọ̀ yín. Bí a ti ń gbọ́ nísinsìnyí, ẹ ṣe wá lélé ti ọmọ, kí ẹ sì fún wa lóore ọ̀fẹ́ láti jẹ́ ẹni tí ń gbọ́ràn. A dúpẹ́ wípé ẹ ti gbọ́ ní orúkọ Jésù Kristì Olúwa wa. Ẹ jẹ́ kí a ṣí Bíbélì wa sí orin Dáfídì orí 43. Orin Dáfídì orí 43. 1:3. Kíyèsí, ó ti dára, ó sì ti dùn tó fún àwọn ará láti máa jùmọ̀ gbé ní ìrẹ́pọ̀. Ó dàbí òróró ìkunra iyebíye lé orí, àní tí ó ṣàn dé irùngbọ̀n Aaroni, tí ó sì ṣàn sí etí aṣọ rẹ̀ bí ìrì Amoni, tí ó ṣàn sórí òkè Sioni. Nítorí níbẹ̀ ni Olúwa gbé pàṣẹ ìbùkún àní iyì láéláé. Lónìí, mo fẹ́ sọ̀rọ̀ lórí ìṣọ̀kan láàrin àwọn ará nínú Olúwa. Ìṣọ̀kan láàrin àwọn ará nínú Olúwa. Bí a ti péjọ lónìí nínú ìjọ kan náà, bí a ti péjọ lónìí gbogbo wa lẹ́sẹ̀ àgbélébò, ohun tí ó yẹ wá ni wípé bí a ti wà ní ìrẹ́pọ̀, kí a tún wà ní ìṣọ̀kan. Bí a ti ń jọ́sìn papọ̀, kí a rí wípé ìrẹ́pọ̀ àti ìṣọ̀kan àwọn ènìyàn mímọ́ wípé a fún un láàyè, ó sì jọba láàrin wa. Gẹ́gẹ́ bí ará nínú Olúwa, ó yẹ kí a mọ̀ wípé ìṣọ̀kan ni ohun tí Ọlọ́run ń fẹ́. Àti wípé bí Ọlọ́run bá ń gbé inú wa, tí Ọlọ́run sì wà láàrin wa, ó dájú wípé Ọlọ́run tí kìí ṣe olùpilẹ̀ṣẹ̀ onrúdurùdu, Ọlọ́run tí kìí fọ́n àwọn ènìyàn rẹ̀ tòótọ́, tí kìí fọ́n wọn ká, ó dájú wípé Ọlọ́run yìí bó bá wà nínú wa láàrin wa, ó dájú wípé yóò jẹ́ kí ìṣọ̀kan wà láàrin wa. Bí a bá ń pe ẹnìkan ní onígbàgbọ́, tí a pe ẹlòmíràn náà tí a pè ní onígbàgbọ́, bí wọ́n tilẹ̀ jẹ́ àlejò síra wọn tẹ́lẹ̀tẹ́lẹ̀, tí bí wọ́n tilẹ̀ jẹ́ ọ̀tá pàápàá sí ara wọn tẹ́lẹ̀tẹ́lẹ̀, ó dájú wípé nígbà tí ẹ̀jẹ̀ Jésù Kristì ti wẹnimọ́, ti yí ni padà, bí ó bá ti wẹ àwọn wọ̀nyí mọ́, tí ó sì ti yí wọn padà, ó dájú wípé wọn kì í ṣe ọ̀tá mọ́, wọn kì í ṣe àlejò sí ara wọn mọ́, ṣùgbọ́n wọ́n jẹ́ ará nínú Olúwa. Nítorí wípé a ti gba ọkàn wọn là, àwọn tí ó ti jìnà sí ara wọn tẹ́lẹ̀ tẹ́lẹ̀, yálà nípa ìbí, yálà níbi tí wọ́n ti jáde wá, àwọn tí ó jẹ́ pé bóyá àwọn kan wá láti ìlà oòrùn, àwọn mìíràn wá láti ìwọ oòrùn, nígbà tí oore ọ̀fẹ́ ti gbanilà, nígbà tí ó bá ti wọ inú ẹnì kọ̀ọ̀kan wọn, ohun tí a máa rí ni wípé ó máa ń so wọ́n ṣọ̀kan papọ̀. Nítorí bẹ́ẹ̀, ó yẹ kí a lè gbé nínú ìfẹ́ Ọlọ́run àti nínú ìdàpọ̀, ìrẹ́pọ̀ àti ìṣọ̀kan àwọn ènìyàn mímọ́. Ìṣọ̀kan jẹ́ ohun tí ó ṣe iyebíye, ó sì jẹ́ ìbùkún tí ó jẹ́ wípé àwọn tí ó wà nínú ayé yìí wọn kò rí. Nítorí ohun tí a rí nínú ayé ni ìjà, ohun tí a rí nínú ayé ni ìṣọ̀tá, ohun tí a rí nínú ayé ni wípé a máa ń rí ìyapa láàrin aládùúgbò sí aládùúgbò, a máa ń rí ìkọ̀sílẹ̀ láàrin ọkọ sí aya, a máa ń rí wípé ọmọ pàápàá á di asùnta, kò ní ní ìrẹ́pọ̀ tàbí ìṣọ̀kan pẹ̀lú àwọn òbí àwọn nǹkan wọ̀nyí ni ó ń jẹ́ kí ìbànújẹ́ kí ó pọ̀ nínú ayé ṣùgbọ́n bí a bá ti di ọmọ ọlọ́run bí a bá ti gba ọmọ aládé àlàáfíà láti wá fi ọkàn wa ṣe ibùgbé tí ó sì wà nínú ọkàn wa tí ó ń tọ́ wa tó ń ṣàkóso ọ̀rọ̀ tí a ń sọ ìrìn tí a rìn ohun tí a ń ṣe àti ìṣesí wa sí àwọn ẹlòmíràn a ó rí i wípé ìṣọ̀kan ni yóò jẹ́ àbáyọrí sí irú ìrírí bẹ́ẹ̀ ní ìgbésí ayé ẹnì kọ̀ọ̀kan wa ìṣọ̀kan pẹ̀lú Kristi ó máa ń fa ìṣọ̀kan láàrin àwọn ará lónìí bí a ti ń wo ọ̀rọ̀ yìí ó yẹ kí a wo kíni èrèdí ìṣọ̀kan àwọn ará kíni èrèdí ìṣọ̀kan àwọn ará ará nínú olúwa kí ló sì máa ń fa èyí kejì kí ló máa ń fa ìyapa ìṣọ̀tá láàrin àwọn tí wọ́n jọ ń gbé papọ̀ tàbí kí a kó sọ wípé láàrin àwa tí a jẹ ọmọ ọlọ́run ìkẹta kí ni àwọn ìbùkún tí ó rọ̀ mọ́ ìṣọ̀kan láàrin wa ìkíní kí a wo ìdí tàbí àwọn èrèdí fún ìṣọ̀kan àwọn onígbàgbọ́ kí a wo orin dáfídì níbi tí a ti kà orí kẹtàléní àádóje òkan ẹ̀ẹ́ta ẹ̀ẹ́ta kí a wo ẹsẹ̀ ìkíní kíyèsí ó ti dára ó sì ti dùn tó fún àwọn ará láti máa jùmọ̀ gbé ní ìrẹ́pọ̀ bí dáfídì bí ó ti rí àwọn ènìyàn ọlọ́run tí ó rí wípé wọ́n wà ní ìṣọ̀kan papọ̀ tí ó sì mọ àwọn èrè tí yóò bá àwọn tí wọ́n wà ní ìrẹ́pọ̀ àti ìṣọ̀kan ó wo wọ́n báyìí ó ní ó ti dára tó ó sì ti dùn tó fún àwọn ará láti máa jùmọ̀ gbé ní ìrẹ́pọ̀ jẹ́ kí n ṣe àlàyé fún ọ kí o lè mọ èrèdí tí dáfídì tí ó fi sọ báyìí nítorí àwọn tí ó ti ka bíbélì dáadára tí wọ́n sì lóye bí bíbélì ti rí wọ́n jẹ́ kí a mọ̀ wípé dáfídì ló kọ orin yìí tí a ń kà lónìí ṣé o mọ̀ wípé dáfídì ó mọ ìtàn àwọn ọmọ ísírẹ́lì ìtàn ọmọ ísírẹ́lì ó bẹ̀ láti ọ̀dọ̀ ábráhámù ṣé o rántí wípé nínú ìdílé ábráhámù pàápàá àìní ìṣọ̀kan ó farahàn ṣé o rántí wípé ágáì àti sáráì wọ́n ní wàhálà àìní ìṣọ̀kan ó farahàn ṣé o rántí wípé ábráhámù àti lọ́ọ̀tì pàápàá àìní ìṣọ̀kan ó tún farahàn kì í ṣe bẹ́ẹ̀ nìkan nígbà tí wọ́n ti tẹ̀dó sí ilẹ̀ íjíbítì tí a sì sọ fún mósè wípé kí o dá wọn sílẹ̀ ṣe ò rántí wípé nígbà tí àwọn ọmọ ìsírẹ́lì méjì tí wọ́n ń jà ni mósè ń sọ wípé ṣe bí ara nìyí èé ṣe tí ẹ fi ń jà níhìn ni a tún rí gbólóhùn tí ọkùnrin yìí tí ó pè sí mósè èyí tún sọ fún ọwà wípé wọn àìwà bí ọlọ́run àti àìní ìṣọ̀kan ó farahàn kì í ṣe bẹ́ẹ̀ nìkan nígbà tí mósè tún padà wá láti ibi midiani tí ó ti sá lọ tí ó wá láti dá wọn sílẹ̀ láti tú wọn sílẹ̀ ìgbà tó ṣe àtú wọn sílẹ̀ bí o bá wo ìrìn àjò wọn nínú aginjù ó rí wípé ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni ìkùnsínú máa ń jáde wá ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni àìní ìṣọ̀kan ni ó máa ń farahàn kì í ṣe bẹ́ẹ̀ nìkan bí wọ́n ti tẹ̀dó sí ilẹ̀ kenani ìgbà tó yá wọ́n bẹ̀rẹ̀ sí ní yan ọba ìgbà tí wọ́n yan sọ́ọ̀lù ọba àkọ́kọ́ a rí àwọn kan tí wọ́n pè ní ọmọ bẹ́líàlì wọ́n ní àwọn ògbà kí irú ẹni báyìí kí ó jọba ìgbà tó yá a rí wípé ọba sọ́ọ̀lù ó papòdà

lẹ̀ ohun tí ìbá ṣe é ṣe fún wa láti gbé ṣe ìtẹ̀síwájú tí ẹnì kọ̀ọ̀kan wa ìbá ti ní àti àwọn èrè tí ẹnì kọ̀ọ̀kan ìbá ti jẹ àǹfààní rẹ̀ ó ní ó ti dára tó ó sì ti dùn tó fún àwọn ará láti máa jùmọ̀ gbé ní ìrẹ́pọ̀ bí a bá sọ pé ohun kan dára ó ṣeé ṣe kí òun náà kí ó má dùn yẹ kí n ṣe àpẹẹrẹ fún ọ bí ọmọ bá ń ṣe àìsàn bí a bá sọ wípé ọmọ yìí ìhóró àgbémì tí a fẹ́ fún ọ yìí ó dára o nítorí wípé yóò jẹ́ kí ara rẹ le ní kíákíá ọmọ ó ṣeé ṣe kí ọmọ kí ó dára lóhùn pé ó ṣeé ṣe ó dára ṣùgbọ́n kò dùn ó máa ń bani lẹ́nu jẹ́ ṣé o mọ̀ wípé òótọ́ ni ọmọ yìí ń sọ ohun yìí dára ṣùgbọ́n kò dùn ó tún ṣeé ṣe ní ọ̀nà mìíràn kí a rí wípé ọmọ yìí ó ń jẹ àwọn nǹkan aládùn a sì rí pé àwọn nǹkan aládùn tí ọmọ yìí ń jẹ ó máa ń bẹyín jẹ ó máa ń ba nǹkan jẹ nínú àgọ ara a wá ń sọ fún ọmọ yìí pé kí ló ń jẹ ohun tó ń jẹ ò dára ó ní tòótọ́ ni ò dára ṣùgbọ́n ó dùn nǹkan tí mo ń sọ fún ọ ni pé ó ṣeé ṣe kí àwọn nǹkan kan dára ṣùgbọ́n kí wọn kí ó má dùn ó sì ṣeé ṣe kí nǹkan kan kí ó dùn ṣùgbọ́n kí ó má dára ṣùgbọ́n dáfídì ń sọ pé èyí tí a ń sọ nípa rẹ̀ lónìí ìrẹ́pọ̀ ìdàpọ̀ àwọn ènìyàn mímọ́ kì í ṣe wípé ó dára nìkan ṣoṣo ó tún dùn bákan náà ó ní kíyè sí i ó ti dára tó bí a bá sọ pé nǹkan dára bí a bá sọ pé ó ti dára tó èyí jẹ́ wípé ó dára tó jẹ́ pé kò sí ibi kan tí a lè rí nínú rẹ̀ ó sì ti dùn tó fún àwọn ará láti máa jùmọ̀ gbé ní ìrẹ́pọ̀ bí a ò tiẹ̀ ka nǹkan mìíràn èyí tí a kà yìí mo rò wípé ó yẹ kí ó tó àwọn bàbá wa máa ń sọ fún wa wípé àbọ̀rọ̀ tó fún ọmọlúàbí ní aya àti ọkọ bí a bá ro nǹkan yìí kí a sọ wípé ó ti dára tó ó sì ti dùn tó fún ọkọ àti aya láti máa jùmọ̀ gbé ní ìrẹ́pọ̀ kí ẹnikẹ́ni kí ó má rí àárín wọn a lè sọ wípé ó ti dára tó ó sì ti dùn tó fún ẹbí ọkọ aya àti àwọn ọmọ fún ẹbí láti máa jùmọ̀ gbé ní ìrẹ́pọ̀ kí ẹnikẹ́ni kí ó má rí àárín wọn a lè sọ nínú ìjọ wípé ó ti dára tó ó sì ti dùn tó fún àwọn ará nínú olúwa àwa tí a wà nínú ìjọ àwa tí a jẹ ọmọ ọlọ́run ó ti dára tó ó sì ti dùn tó kí a jọ máa gbé ní ìrẹ́pọ̀ kí a jọ máa gbé ní ìṣọ̀kan kí ẹnikẹ́ni kí ó má rí àárín wa kí èṣù kí ó má lè rí àárín wa kí àwọn ẹ̀mí òkùnkùn kí wọn kí ó má lè rí àárín wa ṣùgbọ́n ó ṣe ní láàánú àwọn ènìyàn wọn kò mọ̀ wípé ohun tí a ń sọ̀rọ̀ nípa rẹ̀ yìí wípé ó dára púpọ̀ ó sì dùn púpọ̀ ìbáṣe pé wọ́n ní òye ìbáṣe pé a ti là wọ́n lójú ìbáṣe pé wọ́n jẹ́ kí ẹ̀mí ọlọ́run kí ó bá wọn sọ̀rọ̀ wọ́n mọ̀ wípé ohun tí a ní láti ṣe tí a ní láti là kàkà fún ohun tí a ní láti ṣe á pọn ohun gbogbo tí a lè ṣe kí a ṣe é ni wípé kí a wà ní ìrẹ́pọ̀ kí a sì wà ní ìṣọ̀kan jẹ́ kí n tiẹ̀ bí ọ léèrè kan àwọn wo ni dáfídì ń sọ wípé yóò wà ní ìṣọ̀kan tàbí ìrẹ́pọ̀ ó ní àwọn ará àwọn wo ni a ń pè ní ará àwa tí a gbọ́ èdè yorùbá bí a bá sọ wípé ará ilé mi tí kì í bá ṣe wípé a ń lo èdè yìí ní àgálámàṣà bí kì í bá ṣe wípé a ń fi ṣẹ̀fẹ̀ wípé ará ilé ẹ̀ ó tún ti dé o bí kì í bá ṣe bẹ́ẹ̀ bí ó bá jẹ́ pé ní tòótọ́ ni a ń sọ pé ará ilé mi ó jẹ́ wípé ẹni tí a ní ìṣọ̀kan papọ̀ nítorí bóyá jáde láti inú ìyá kan náà bóyá a rí wípé ẹ̀jẹ̀ kan náà ni ó wà nínú ara wa tàbí ní èdè wa wípé ó rí ìlà ojú ẹ̀ ni o mọ̀ wípé ọmọ lágbájá ni èmi náà rò bẹ́ẹ̀ wípé ara ilé ni ẹni tí a ń pè ní ara ni nínú olúwa ni ẹni tí a ti fi ẹ̀jẹ̀ Jésù Kristì sọ di ọmọ ọlọ́run ẹni tí ó wà nínú ẹ̀ṣẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹni tí ó ń gbé nínú ẹ̀ṣẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ṣùgbọ́n tí ó ti bá Jésù pàdé tí ó ti ronúpìwàdà tí ó ti gba Jésù Kristì gbọ́ gẹ́gẹ́ bí olúwa àti olùgbàlà irú ẹni bẹ́ẹ̀ ó ti di ara nínú olúwa nítorí ó ti di ìbátan fún Jésù Kristì yẹ kí a wo Matthew 12 láti ẹsẹ̀ 18 ẹsẹ̀ 18 ṣùgbọ́n ó dáhùn ó sì wí fún ẹni tí ó sọ fún un pé ta ni ìyá mi àti ta ni àwọn arákùnrin mi ó sì na ọwọ́ rẹ̀ sí àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ ó wí pé ẹ wo ìyá mi àti àwọn arákùnrin mi èyí ni àwọn ará nínú olúwa o àwọn tí ó ti gba Jésù Kristì gbọ́ àwọn tí ó ti di ọmọlẹ́yìn Jésù Kristì nítorí ẹni

0: eni ti o ba nse ife baba mi ti nbe le orun ohun na li arakunrin mi ati arabinrin mi ati iya mi awon wonyi ni molebi fun Jesu Christi nitori wipe won ti gbagbo eyi ni ife baba wipe ki a gba Jesu Christi omo re ni kan soso wipe ki a gbagbo eyi ni ife baba wipe ki a ronu pada awon ise wa ki a gba Jesu gege bi olugbala nitori wipe olorun ti ran Jesu gege bi odo agutan olorun ti o ku ese ara aye lo oni eni keni tin se ife baba mi tin be le orun je kin bi oni ibere kan se eni ti o gba Jesu Christi bo se o se ife baba tin be le orun o se se kiro eni be ki o fun awon alagbe lowo o se se kiro eni be ki o ma gbadura le marun lojojumo sugbon ko gba Jesu Christi gbo omo bibi olorun kan soso ko gba Jesu Christi gbo odo agutan olorun ti o ku ese araye lo ko gba Jesu Christi gbo eni ti olorun so nipa re we pe wo eni ti inu mi dun si gidigidi eni ti o gba Jesu Christi gbo eni ti o ti fi eje Jesu Christi we eni ti o ti so domo olorun nipa eje Jesu Christi eje tutu iru eni be ko se ife olorun sugbon eni ti o tun ba ni waju Jesu eni ti o wole fun Jesu eni ti o ko ese sile eni ti o ko iborisa sile eni ti o ko awon nkan aye wonyi ti o ko won sile ti o ro mo Jesu Christi gege bi oluwa gege bi olugbala gege bi oludani sile kuro ninu ase iru eni be ni an so fo nse ife olorun iru eni be papa ari we pe awon oro ti Jesu Christi so nipa bi o se ye ki a gbe papo bi o se ye ki a jeun ohun ti o ye ki a se ibi ti o ye ki a lo awon iwewe awon nkan ti o ti so sile tele tele we pe o ye ki awon omo eyin ki won ki o ma se iru eni ti o ba nse nkan be o ni aso we pe o nse ife baba mi ti nbe le orun o ni awon wonyi le arakunrin mi ati arabinrin mi je ki n tun laaye o daada ninu Korinti keji ori kefa ese iketa din logun nitori na e jade kuro laarin won ke si ya ara yin soto le olowa wi ke ma si se fi owo kan ohun aimo emi o si gba yin emi o si je baba fun yin eyin o si ma je omokunrin mi ati omobirin mi le olowa olodumare wi awon wonyi ni ara ninu olowa o awon ti o ti ko ese sile awon ti o ti bo lorun dore nipa kiko ese won sile awon ti a ti fi eje Jesu Christi wenu awon ti a ti gba won la awon ti a ti koruko won ni iwe iye lorun awon wonyi ni ara se ranti ohun ti a ka ni akoko oni o ti dara to o si ti dun to fun awon ara eyi ni awon ti o ti ba Jesu Christi pade awon ara ninu oluwa lati wa ni irepo lati wa ni isokan ni inu ijo wa nihin ni a ti ma n temo wa leti wipe bi a ba ti di omo olorun wipe a ki tun ma ni iyapa laarin ara wa ke a ma so wipe lagbaja ibo ni o nitori be mi o le ba ibo se tabi ke a ma so pe lagbaja hausa ni o mo oke okun lo dagba si bo ba ba iru eni be se nkan o ti mo wipe iwo na eni towo egun ju ti e lo eni ti sibi e to gun ju ti e lo lejo mo gari ninu awo kan na o pari fun e a ki gba awon eniyan laye ninu ijo wa nihin lati ma lo iru ede be nitori kini nitori wipe ko se nkankan ko ja mo nkankan ibaje ila orun tabi iwo orun tabi gusu tabi ariwa ni eni keni ti wa bi a ba ti di omo olorun adi ebi ninu olorun ninu galatia ori keta ese ikeji din logbon ko le si ju tabi eleni eru tabi ominira okunrin tabi obinrin nitori pe okan ni gbogbo yin je ninu Kristi Jesu aso fun wa wipe ibaje ju tabi eleni awon wonyi ni won wa ni akoko ti Paulu eni o fi n ko si won wipe bi abari enikan ninu ijo ti o je ju bi abari enikan ninu ijo ti o je eleni bi abari enikan ninu ijo ti o ti ariwa tabi gusu tabi oke okun ti o wa lati ibe ki a ma se ma da enikeni ya soto ki a mo wipe ko si ju tabi eleni eru tabi ominira ki a ro wipe lagbaja awon kurunti ni ṣùgbọ́n èmi ẹni tó gbajúmọ̀ lèmi nítorí bẹ́ẹ̀ mi ò ní nǹkan kan ṣe pẹ̀lú lágbájá ó ní kí a má tún máa lo irú èdè bẹ́ẹ̀ bí a bá ti di ọmọ ọlọ́run ó ní kí a má sì fi ìyàtọ̀ sí ọkùnrin tàbí obìnrin àwọn ẹlòmíràn ó máa ń ṣe ni lánàá ó sì máa ń yà wá lẹ́nu bí ó bá ṣe é ṣe bóyá wọ́n rí obìnrin kan ni ó ń ṣe ìfilọ̀ wọ́n máa sùn bí o bá tọ́ wọn a ní fèmí sílẹ̀ ṣe bí obìnrin ló ń sọ̀rọ̀ nínú ìgbàgbọ́ a kì í sọ bẹ́ẹ̀ nínú ilé ìsìn tí a ti mọ ọlọ́run nínú ìjọ tí a ti gbé bíbélì lárugẹ tí a ti mọ̀ wípé bíbélì ni ó ń ṣàkóso wa àkóso ọ̀rọ̀ ẹnu wa àkóso ìṣe wa ohun gbogbo tí a ń ṣe wípé bíbélì ni ó ń tọpasẹ̀ wa a kì í sọrú ọ̀rọ̀ bẹ́ẹ̀ nítorí ó ní kò sí ọkùnrin tàbí obìnrin o ó ní yálà òtìbí wa ni òbí òtítàn wa ni ó ní gbogbo yín ẹ̀jẹ̀ ara nínú olúwa èyí ni ó fi yẹ kí ìṣọ̀kan kí ó wà láàrin wa o kọ́rìntì kínní orí kínní ẹsẹ̀ ìkẹwàá kọ́rìntì kínní orí kínní ẹsẹ̀ ìkẹwàá mo sì bẹ̀yìn ara àwọn ará ló ń bá sọ̀rọ̀ kò ṣeé ṣe fún àwọn tí ò mọ olúwa àwọn tí wọn kì í ṣe ání olúwa kò ṣeé ṣe fún wọn láti wà ní ìrẹ́pọ̀ kò ṣeé ṣe fún wọn láti wà ní ìṣọ̀kan ó ní mo bẹ̀yìn ara lé orúkọ olúwa olúwa wa jésù kristi kí gbogbo yín máa sọ̀rọ̀ ohun kan náà fiyèsí dáradára kí gbogbo yín máa sọ̀rọ̀ ohun kan náà adúpẹ́ lọ́wọ́ ọlọ́run wípé nínú ìjọ wa ní ìjọ jẹ́mọ̀ àti ó wà nínú ìjọ yorùbá àti ó wà nínú ìjọ ti àwọn elédè gẹ̀ẹ́sì ohun kan náà la máa ń sọ bí o bá jẹ́ ẹni tí ó ti fiyèsí dáradára ó rí wípé bí a bá fẹ́ kọ ẹ̀kọ́ bíbélì ní ọjọ́ ajé èyí tí a ń sọ ní èdè gẹ̀ẹ́sì èyí náà òun kan náà la ń sọ ní èdè yorùbá bí o bá wá ní ti ọjọ́bọ̀ tí ó jẹ́ ọjọ́ ìsọjí àti iṣẹ́ ìyanu ṣọ́mọ̀ òun kan náà la máa ń sọ kì í ṣe wípé kí a fún àwọn ti elédè gẹ̀ẹ́sì ní ẹ̀kọ́ kan kí a fún àwọn elédè yorùbá ní ẹ̀kọ́ mìíràn ẹ̀kọ́ kan náà ni gbogbo wa ni à ń gbé yẹ̀wò bí ó tilẹ̀ jẹ́ wípé a ti pin ara wa ní ẹlẹ́kùnjẹkùn ó rí wípé láti ẹkùn kan sí òmíràn ohun kan náà là ń kọ́ ni kì í ṣe wípé kí a máa kó àwọn kan ní ẹkùn ti ìsàlẹ̀ kí a kọ́ wọn ní nǹkan kan kí a tún kọ́ àwọn ẹkùn mìíràn ní òkè kan níbìkan kí a tún kọ́ wọn ní nǹkan mìíràn ó ní kí gbogbo wa kí a máa sọ̀rọ̀ ohun kan náà ẹ̀kọ́ kan náà ni o bíbélì kan náà ni ọ̀rọ̀ kan náà la ń sọ kì í ṣe wípé ìgbà tí èmi ìgbà tí mo wá sí dípà mi ò bá yẹn wá gbogbo wa ìkan náà la mú mẹ́nu ìkan náà la ń sọ ó ní kí èyí apá kí ó má ṣe sí nínú yín ṣùgbọ́n kí a lè ṣe yín pé ní inú kan náà àti ìmọ̀ kan náà wò ọ̀rọ̀ kan náà inú kan náà ìmọ̀ kan náà ẹ̀kọ́ kan náà ni gbogbo wa ni à ń gbé yẹ̀wò ni a jókòó tì èyí ni ìṣọ̀kan tòótọ́ láàrin àwa láàrin ara nínú olúwa nítorí wípé a jẹ́ ọmọ ọlọ́run a kò jẹ́ kí ìyapa kí ó wà ṣùgbọ́n sọ fún mi kí ló máa ń fa ìyapa láàrin àwọn ẹlòmíràn ó yẹ kí a fiyèsí àwọn nǹkan wọ̀nyí dáradára kí a kọ́kọ́ wò bóyá a rí arábìnrin àbí arábìnrin wọ́n jẹ́ méjì wò tí ìlọ́kọ wọ́n jẹ́ omidan wọ́n jọ ń gbé nínú ilé kan náà a rí wípé gbọ́nmi sí omi ò tó ó máa ń ṣẹlẹ̀ láàrin wọn ní ìgbàkúùgbà kí ló máa ń fa irú nǹkan bẹ́ẹ̀ tàbí ó jẹ́ wípé arákùnrin kan àti arákùnrin mìíràn ni wọ́n jọ da òwò papọ̀ ìwọ ń ṣe iṣẹ́ gbẹ́nàgbẹ́nà èmi náà ń ṣe iṣẹ́ gbẹ́nàgbẹ́nà gbà tí a jọ wà lọ́tọ̀ọ̀tọ̀ a rí wípé àwọn iṣẹ́ kò lọ kò jágara kò lọ déédé a wá sọ wípé gbà tó a jọ jí arákùnrin kan náà tó sì jẹ́ wípé iṣẹ́ kan náà la jọ ń ṣe a ò ṣe dọwọ́ bo iṣẹ́ yìí papọ̀ kápa òwò wa papọ̀ gbà tí a jọ papọ̀ kí ló dé tó jẹ́ wípé ojoojúmọ́ ṣá ni wọ́n máa ń parí ìjà fún wa wípé lágbájá tún ti dé o tún ti kó iṣẹ́ dé mi ò mọ̀ pé báyìí ló máa rí kí ló dé tó jẹ́ àwa tá a jẹ arákùnrin kan náà bó jẹ́ aránṣọ papọ̀ ni tàbí ò lágbára láti gba ṣọ́ọ̀bù tiẹ̀ lọ́tọ̀ tìbí náà ò sì lágbára láti gba ilé ìtajà tirẹ̀ lọ́tọ̀ a sọ wípé kájọ gba ilé ìtajà yìí ìbá dẹ̀ wá lọ́rùn tá a bá ṣe bẹ́ẹ̀ nítorí bẹ́ẹ̀ kájọ jókòó síbẹ̀ nǹkan tí wọ́n bá ní kó máa tà á nǹkan tèmi náà bá ní kí n máa tà á a wá rí wípé èdè wa ò yíra ó dàbí ẹni pé ọ̀nà wa àpapọ̀ a sì sọ wípé a ti mọ jésù a ti bá jésù pàdé tàbí kí a kúrò ní ti ìṣòwò kí a kúrò ní ti ọkùnrin sí ọkùnrin tí wọ́n jọ ń gbélé obìnrin sí obìnrin tí wọ́n jọ ń gbélé kí a sọ ti ọkọ àti aya kí ló dé tí a sọ wípé ìwọ ní jésù èmi náà ní jésù ọkọ ní jésù ìyàwó ní jésù ṣùgbọ́n ìrẹ́pọ̀ ìṣọ̀kan kò sí nínú ilé gbúngbùngbùn ni bí tibítí ń lọ ẹkáàárọ ẹkáàárọ kí ló dé ẹ jíire ni mo jíire ọmọ ọlọ́run ojoojúmọ́ ló ń jíire kí ló dé ṣé o rí pé mi ò jíire ní ojú mi ni àbí orí ìbànújẹ́ lójú mi ni báwo la ṣe ń sọ̀rọ̀ sí àwa bẹ́ẹ̀ àwa tí a jẹ ọmọ ọlọ́run kí ni dé tí àlàáfíà àti ìfẹ́ àti ìrẹ́pọ̀ àti ìṣọ̀kan kí ló dé tí ò sí láàrin wa tàbí nínú ìjọ kí a rí i wípé àwa tí a ti di ọmọ ọlọ́run ìgbà mìíràn tí n bá ń káàkiri gbá mo lọ láti inú ìjọ kan sí ìjọ mìíràn mo sì rí arábìnrin kan ó ń lọ mo sì béè lọ́wọ́ adarí ẹkùn pé arábìnrin tó ń lọ ni ó ti tó ọdún méje mẹ́jọ tí ó ti dénú ìjọ yìí ó sì jẹ́ ẹni tí a rò pé jáfáfá nínú ọlọ́run èwo ló ń ṣe nínú ìsìn àwọn onígbàgbọ́ ṣé ìdàpọ̀jú ló wà ní wọ́n ní ó pẹ́ tá a ti ń bá sọ̀rọ̀ ṣùgbọ́n èdè tiẹ̀ ò yé wa èdè wa náà kò yé nítorí bẹ́ẹ̀ ṣe ló dára ìyà sọ́tọ̀ kì í bẹ́nikẹ́ni jókòó kì í bẹ́nikẹ́ni sọ̀rọ̀ kì í bẹ́nikẹ́ni wéwèé ohunkóhun nítorí wípé ó rò wípé òun ni òun mọ̀ jù láàrin àwa tí a wà ní ìjọ elédè yorùbá nìyí kí ló dé torí bẹ́ẹ̀ kí ló máa ń fa àwọn àìṣọ àìní ìṣọ̀kan tàbí ìyapa láàrin àwọn onígbàgbọ́ jẹ́ kí a wò wọ́n ní ìkọ̀ọ̀kan nínú Genesis orí kẹtàdínní ogójì Genesis orí kẹtàdínní ogójì láti ẹsẹ̀ ìkẹta Israẹli sì fẹ́ Jósẹ́fù ju gbogbo àwọn ọmọ rẹ̀ lọ nítorí tí í ṣe ọmọ ogbó rẹ̀ ó sì dá ẹ̀wù aláràbarà aṣọ fún un nígbà tí àwọn arákùnrin rẹ̀ rí i pé bàbá wọn fẹ́ ju gbogbo àwọn arákùnrin rẹ̀ lọ wọ́n kórìíra rẹ̀ wọn kò sì lè sọ̀rọ̀ sí i lé àlàáfíà níhìn ni a rí ìdílé ìdílé jákọ́bù àwọn ọmọ rẹ̀ méjèèjìlá ni a rí wípé wọ́n ní wàhálà ohun tí ó sì fa wàhálà yìí ni ojúsàájú tí ó wà láàrin jákọ́bù bàbá àti jósẹ́fù ìkan nínú àwọn ọmọ ni kì í ṣe nítòótọ́ ni jósẹ́fù jẹ́ ẹni tí ẹni rere nítòótọ́ ni jósẹ́fù la rí wípé ẹni tí ó jẹ́ bí ẹni tá a lè pè ní ọmọ ọlọ́run tó ní ìwà rere tí kò darapọ̀ pẹ̀lú ìwà búburú àwọn ọmọ tó kù ṣùgbọ́n kì í ṣe nítorí èyí ni jákọ́bù bàbá rẹ̀ ni ó fi ń ra nǹkan fún un tí ó fi yàtọ̀ sí àwọn tó kù wọ́n ní nítorí ó jẹ́ ọmọ ogbó rẹ̀ ó máa ń ṣẹlẹ̀ láàrin ẹbí wa nígbà mìíràn ó ṣeéṣe kí ó jẹ́ wípé ẹnìkan ó ti ní ọmọ mẹ́rin gbogbo àwọn ọmọ mẹ́rin wọ̀nyí ni wọ́n jẹ́ obìnrin ó ti ń gbàdúrà ó ti ń gbà àwẹ̀ ó ti ń gba ìmọ̀ràn ó ti ka bíbélì ó ti ṣe ohun gbogbo tó lè ṣe tí ó tọ̀nà gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ọlọ́run láti lè bí ọmọkùnrin gbà tí ó máa bí ọmọ karùn-ún ni ó rí wípé ọkùnrin ni ọmọ yìí inú rẹ̀ ti dùn ré kọjá ṣùgbọ́n bí ọmọkùnrin yìí bí ó ti ń dàgbà bí ó bá ti lọ sí ibi iṣẹ́ bó bá ti dé a ní lágbájá ńkọ́ ọmọkùnrin ẹ̀ ló ń béèrè yìí ó wá di pé àwọn ọmọbìnrin mẹ́rẹ̀ẹ̀rin ìṣáájú wọn ò já mọ́ nǹkan kan irú ẹni bẹ́ẹ̀ a máa fa ìyapa nínú ẹbí rẹ̀ irú ẹni bẹ́ẹ̀ a máa fa ìkórira láàrin àwọn ọmọ mẹ́rin àkọ́kọ́ àti ọmọkùnrin yìí bí ó bá ti ń jẹun àwọn ọmọ márùn-ún wọ́n ti jẹun o bí òun ti ń jẹun a tún pe ọmọkùnrin yìí wájókòó tì mí bí a tún jẹ ẹran a pọ̀ sí lẹ́nu a ní nítorí bẹ́ẹ̀ má sọ fún àwọn tó kù o ṣùgbọ́n mo fẹ́ràn rẹ ìwọ nìkan ni ìwọ ni àròlé mi ìwọ ni ọkùnrin gba ọmọ ìyá tún lọ sọ fún àwọn tó kù a ní nítòótọ́ ni wọ́n dàgbà ju òun lọ ṣùgbọ́n òun lọ láti wọn lọ nítorí pé òun ni àròlé bàbá ní ẹni tó bá ń ṣe bẹ́ẹ̀ ó fẹ́ fa ìyapa nínú ẹbí tàbí ó ṣeé ṣe kí ó jẹ́ pé ìyá fẹ́ bá ọmọkùnrin má fọ ọkàn o má fọ ọkàn mo mọ àwẹ̀ tí mo gbà mo mọ àdúrà tí mo gbà kí n tó bí ọmọkùnrin yẹn ẹnikẹ́ni tó wá fẹ́ náà lọ la àwọn ọmọbìnrin tó jẹ́ tó mú tẹ̀lé ẹ nítorí bẹ́ẹ̀ èyí ọkùnrin ò gbọ́dọ̀ fọ ohunkóhun tó bá ṣe jẹ́ kí n dé kó sọ fún mi irú ọmọ bẹ́ẹ̀ a máa ń ba irú ọmọ bẹ́ẹ̀ jẹ́ ni kì í ṣe bẹ́ẹ̀ nìkan ó máa ń fa ìyapa nínú ẹbí jẹ́ kí n tún ṣe àpèjúwe mìíràn fún ọ ó ṣeé ṣe bóyá ọmọkùnrin kan ó ṣẹ̀ṣẹ̀ gbéyàwó màmá tiẹ̀ ó wá jókòó tì nínú ilé bí ó bá ti ń bọ̀ láti ibi iṣẹ́ a ní màmá ńkọ́ ìyàwó a ní ohun tóun tiẹ̀ wá pàdé ẹ̀ lójú ọ̀nà ohun tó ń bomi fún ẹ pé kó mu omi gbà tó ṣe dé láti ibi iṣẹ́ ó ti ẹ̀ kí òun màmá ló ń bèrè ṣé o fẹ́ràn màmá jù mí lọ ni màmá mi ni o màmá mi ni o mi ò jẹ́ gbàgbé màmá nítorí pé oṣù mẹ́sàn ló fi gbé mi gbà tó mọ̀ pé ó jẹ́ gbàgbé màmá ó ṣe fẹ́ mi sílé irú nǹkan bẹ́ẹ̀ ó máa ń fa ìyapa nínú ẹbí ni nítorí bẹ́ẹ̀ ò yẹ kí a ṣọ́ra kí a rí wípé ojúṣàájú kan kò sí kí a sì rí wípé a kò gba ohunkóhun láàyè láti fa ìyapa wọ inú ẹbí wa kí a máa fi ìfẹ́ hàn kí a jẹ́ kí ìrẹ́pọ̀ àti ìdàpọ̀ àti ìfẹ́ kí ó wà nínú ẹbí wo ìwé òwe orí kẹrìndínlógún ẹsẹ ìkejìdínlọ́gbọ̀n aláyídáyídá ènìyàn dá ìjà sílẹ̀ a sọ̀rọ̀ kẹlẹ́ ya àwọn ọ̀rẹ́ ní ipa bí a bá rí wípé ẹnìkan wà ní inú ilé wa tí ó jẹ́ wípé bí ọkọ bá ti lọ síbi iṣẹ́ ẹni yìí ó sì pe ara rẹ̀ ní ọmọ ọlọ́run bí ọkọ bá ti dé káàbọ̀ etí ẹ̀ mélòó méjì ni kí ló fi ń gbọ́ ọ̀rọ̀ bí o bá mọ nǹkan tí ìyàwó rẹ máa ń ṣe àti nǹkan tó máa ń sọ àti gbogbo ìrégbè tó máa ń wí nígbà tó o bá sinlé hàn wàá rí pé obìnrin yìí kì í ṣe èèyàn rere o gbogbo nǹkan wọ̀nyí ni ìwọ gbìn sínú o mọ̀ wípé a fi ọ̀rọ̀ kẹlẹ́ bani jẹ́ tàbí a sọ̀rọ̀ kẹlẹ́ o máa ń pínyà ìyàwó àti ọkọ ni o ṣe sọ wípé mẹnu ẹ̀ mẹnu mi ò fẹ́ ṣe olùṣọ́ àbí adènà àbí ọlọ́pàá fún ìyàwó mi ó sì ṣeéṣe kí ó jẹ́ wípé bóyá ọkùnrin kan nínú ilé ó ń bá ọkọ rẹ ṣe iṣẹ́ ní ibi iṣẹ́ kan náà ó wọ́n sọ fún ọ wípé etí ẹ̀ mélòó bí o bá mọ nǹkan tí ọkọ rẹ ń ṣe níbi iṣẹ́ ó ní àwọn ojú mi níta o bó bá gbẹ́kẹ̀lé ọkùnrin yìí tí wọ́n sọ pé dípà ló ń lọ wípé kò ṣeé gbẹ́kẹ̀lé o nítorí pé ní ojoojúmọ́ obìnrin kan wà níbi iṣẹ́ wa wọ́n máa ń jọ jẹun lórí tábìlì kan náà àbí bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ bí o bá ń gba irú nǹkan bẹ́ẹ̀ yẹn láàyè tí o sọ fún un wípé mi ò fi ẹ́ ṣe ọlọ́pàá akọ́dà fún ọkọ mi panu rẹ mọ́ bí o bá ṣe bẹ́ẹ̀ irú ẹni yìí yóò pín ìwà tí ọkọ rẹ yóò pín yín níyà ó ní nítorí a sọ̀rọ̀ kẹlẹ́yà àwọn ọ̀rẹ́ nípa nítorí bẹ́ẹ̀ ò yẹ kí a ṣọ̀rọ̀ kí a má gba àwọn asọ̀rọ̀kẹ́lẹ́ àfi ọ̀rọ̀kẹ́lẹ́ banijẹ́ kí a má gba wọn láàyè láti máa sọ̀rọ̀ ọkọ láti máa sọ̀rọ̀ ìyàwó wa bákan náà ni nínú ìjọ bóyá ẹnìkan òun tiẹ̀ kì í rí ohun rere nípa ẹnikẹ́ni ojoojúmọ́ ṣá ani adarí mo fẹ́ rí yín o adarí ṣe gbàgbé mo fẹ́ rí yín o bó bá sì béè lọ́wọ́ arábìnrin pé kí lẹ tiẹ̀ ń rí adarí fún lójoojúmọ́ tekutẹyẹ ló ń sọ bó gbọ́ ti bí kò tí ì mọ̀ bóyá nǹkan tó ń gbọ́ ojú òtítọ́ ni àbí kò jẹ́ òtítọ́ ni ani mo tún ti gbé mi ìdé o mo tún gbọ́ pé lágbájá ilé lágbájá ló ń sùn mo tún ti gbọ́ o lágbájá ní aago mọ́kànlá òru àná ló tó kúrò nílé tẹmẹdù ojoojúmọ́ ṣá ló ń rí nǹkan sọ ṣé o kì í dúró sílé tiẹ̀ àbí o kì í gbàdúrà àbí o kì í ka bíbélì àbí ẹ̀mí ọlọ́run kì í gún ẹni kẹsẹ́ wípé kí o fi ẹnu mẹ́nu pé èyí nì náà tó nítorí bẹ́ẹ̀ ó yẹ kí a mọ̀ wípé irú àwọn tí ó ń gbọ́ tekun sọ fẹ́ yẹ àwọn tó máa ń dalé onílérú ni àwọn tó máa ń fa ìyapa láàrin àwọn ènìyàn mímọ́ àwọn ọmọ ọlọ́run ni yẹ kí a wo ìwé òwe orí kẹtàdínlógún ẹsẹ ìkẹsàn-án ìwé òwe orí kẹtàdínlógún ẹsẹ ìkẹsàn-án ẹni tí ó bo ẹ̀ṣẹ̀ mọ́lẹ̀ ó wá ìfẹ́ ṣùgbọ́n ẹni tí ó tún ọ̀ràn kú sílẹ̀ ó ya ọ̀rẹ́ nípa ohun tí a ń sọ ni wípé bóyá nǹkan kan ṣẹlẹ̀ láàrin ọkọ àti aya ọmọ kan sì ń bá wa gbénú ilé ọmọ tó ń bá wa gbénú ilé yìí ó jẹ́ ọmọ tó lọ́jọ́ lórí ó jẹ́ ọmọ tí ó gbọ́n díẹ̀ ó sì mọ kí ló ti ń ṣẹlẹ̀ láàrin ọkọ àti aya bí ọkọ bá tilẹ̀ fẹ́ gbàgbé àwọn nǹkan tá a ti bọ̀ mọ́lẹ̀ àwọn nǹkan tá a ti dáríjì láàrin ọkọ àti aya gbàtí bóyá ń sọ̀rọ̀ míì ni ọmọ ìyá kan tó fa nǹkan ìjáde ni a tún sọ wípé nísìn ó wá ń ṣe bẹ́ni pé ó fẹ́ràn ọkọ nísìn ó wá ń ṣe bẹ́ni pé ó ń wá ń jẹ nísìn ó wá ń ṣe bẹ́ni pé ó ṣe féfé èyí tó ṣe lọ́sẹ̀ tó kọjá ńkọ́ bọ́ǹtì ẹ̀ ti parí ẹ̀ ṣùgbọ́n ó rántí èèyàn burúkú ni ẹ̀kẹ́ àmọ́ ẹ̀ irú ẹni bẹ́ẹ̀ tó tún wú àwọn nǹkan tá a ti bọ̀ mọ́lẹ̀ òkú ọ̀sẹ̀ méjì òkú ọjọ́ mẹ́ẹ̀ẹ́dógún ó tún hu jáde irú ẹni bẹ́ẹ̀ ó máa ń dá ìjà sílẹ̀ ni irú ẹni bẹ́ẹ̀ ó máa ń ya ọ̀rẹ́ nípa tàbí bóyá inú gbogbo a ti ń dùn boya enikan je ape inda tele tele o ti pada wa sinu ijo awa inu gbogbo wa ndun anyo an so pe ah ati edupe lowo Olorun arakunrin lagbaja pe eyapa ede aye o best nile laarin won nkan ti o si mu ki eyapa ati ede aye de yi best sile ni we pe won je awon ti o ma nso we pe bi ko ba di igba ti Paul wa so awon oni se nkan to ye ki won ki o se awon elomiran si so wi pe ah emi o ti e gbadun iwa so Paul ṣugbọn Apollo Olohun iyo oun ni mo gbadun re ojo to ba ti bo si ori aga iwasu to ba ti je Apollo lo nsoro ni bo waso wakati kan wakati meji orun o je waso ju mi emi a si so pe ati Paul ati Apollo ko ti e se ti mo ti e fe gbo ninu won ojo wo lawon yen mo Christi ṣugbọn Peteru eni ti o je wi pe o ti ba Jesu wa lori oko ju omi o ti rin loju omi o si wa be ngba ti Jesu Christi to so akara marun ateja wewe meji to so di pupo ti a fi bo awon egbe dogun eniyan iyen ni mo le gboro re sugbon awon ton sese dide ni jeta lana wi pe kawon na kan gori aga wasu o se mi o ti eje gbo iru oro awon eniyan be Paul wa nso fun wi pe ki lo de tori be se ki se Jesu Christi ni agbagbo ni bi mo tin so nkan won yo sese ki won na ki o ma so wo pe o ma se o iru ijo wo niyan iru ijo awon ara Corinth o mo wo pe bakan na ni tire ngbati a fi awon adari ekun ti a yan won ti a so wo pe lagbaja ni adari ekun to wa se sio wo pe o ma se o won ri elomi ninu gbogbo ijo o wa di lagbaja ni temi bi ki ba se wi pe oluso agutan wa agba bi ki ba se wi pe ohun lo wasu ohun lo sibeli bi won ti en toka sibeli mi okun je sibeli kini won mo kini won fe so nitori mi o ni fi ti won se sugbon ti oluso agutan agba nikan oni mo le gbo ti e bi o ba je ohun lo wasu won ma wa sugbon ti o ba je awon kekeke awon ipere awon to sese di onigbagbo tabi to se di adari ni ijeta ni jerin mi o ti e ni gbo ti won iru ede be o ma npa iyapa ninu ijo tabi boya o fe ki won ki o gbadura fun ni o ni gba tin ba ri oluso agutan o ni gba oluso agutan wo won di nisin o won ba di gba bi n ba ku mo ku sugbon bi n ba ri oluso agutan ko gbadura fun mi elomi o le gbadura fun mi ki lo de ta nse be se ki se oruko Jesu ni gbogbo afin gbadura ni ati oluso agutan ati adari ninu ekun ati adari idapo ojule baba fe gbadura oruko Jesu na ni baba fe gbadura ileri olorun ti a ri ninu bibeli na ni e se ti a fi afẹ so oluso agutan di olorun ko dara be nitori be ki a ma je ki iyapa ki o wa sinu ijo wa ki a mo wi pe enikeni ti won ba fi sibe enikeni ti olorun ba dari wa wi pe ki o wa nibe gege bi adari o ye ki a gbo ti re nitori awon nkan wonyi ni o ma nfa iyapa laarin awon eniyan olorun mo si gbagbo wi pe bi a o ti gbadura bi a o ti so fun olorun bi a o ti ni ki olorun dari awon asise wa tele tele ki o dari won ti wa ki o si je ki a ma gbe igbe otun ki a ma hu iwa otun ki a ma rin irin otun ki a ma se gege bi omo olorun ki a je ki irepo wa mo gbagbo wi pe ibukun yanturu lopolopo yo wa si igbesi aye wa loruko Jesu ki a to mu iwa so wa si opin ati pe ki a to gbadura kini awon ibukun ti o ma so po mo irepo ìṣọ̀kan ìdàpọ̀ láàrin àwọn ènìyàn mímọ́ láàrin àwọn ará nínú olúwa jẹ́ kí a tún padà síbi tí a ti bẹ̀rẹ̀ orin dáfídì orí kẹtàléníàádóje orin dáfídì orí kẹtàléláàádóje láti ẹsẹ̀ kẹta láti ń kà á nísinsìnyí bí ìrì amóni tí ó ṣàn sórí òkè síọ́nì nítorí níbẹ̀ ni olúwa gbé pàṣẹ ìbùkún àní iyì láéláé ohun tí olórin dáfídì ń sọ fún wa níhìn ni wó pé bí a bá ní ìṣọ̀kan bí a bá wà ní ìrẹ́pọ̀ ọkùnrin sí ọkùnrin obìnrin sí obìnrin ọkọ sí aya àwọn òbí sí àwọn ọmọ àwọn ará nínú olúwa adarí sí àwọn ọmọ ìjọ àwọn ọmọ ìjọ sí àwọn adarí gẹ́gẹ́ bí àwọn ẹ̀yà ara ti wà nínú ara bí a ṣe jẹ́ ẹ̀yà ara Kristi gbogbo wa kí a wà ní ìṣọ̀kan ó ní bí a bá wà ní ìṣọ̀kan ó ní inú dídùn yóò wà Bí a bá wà ní ìṣọ̀kan, ayọ̀ Olúwa yóò máa jọba ní ìgbésí ayé wa. Bí a bá wà ní ìṣọ̀kan, a ó rí wípé bá a ti ń kúnlẹ̀, bá a ti ń gbàdúrà, bẹ́ẹ̀ ni Olúwa ń gbọ́. Nítorí wípé Ọlọ́run ní inú dídùn púpọ̀ púpọ̀ sí ìṣọ̀kan ìrẹ́pọ̀ ní láàrin àwọn ènìyàn mímọ́. Ṣé o mọ̀? Jésù pàápàá ti sọ fún wa, ó ní bí àwa méjì, ẹni méjì, bí a bá fohùn ṣọ̀kan papọ̀, ká a béèrè ohun kan nínú ayé yìí, wípé òun yóò ṣe é fún wa. Nítorí bẹ́ẹ̀, ìyapa ni ó máa ń fa kí a má tètè dáhùn àdúrà wa. Bí a bá ní ìṣọ̀kan, a ó rí wípé àwọn ìlérí Ọlọ́run yóò máa jẹ́ bẹ́ẹ̀ni fún wa. Bí a bá ní ìṣọ̀kan ní ìgbésí ayé wa, láàrin ẹbí wa, pẹ̀lú àwọn ará nínú Olúwa, a ó rí wípé ìbísí Ọlọ́run, a ó rí wípé ìbùkún Ọlọ́run, a ó rí wípé ọ̀wàrà òjò ìbùkún láti òkè wá yóò máa wà fún ẹnì kọ̀ọ̀kan wa. Ò ṣe dìde dúró kó sọ fún Ọlọ́run, ò ṣe sọ fún Ọlọ́run wípé ó wà ní ìṣọ̀kan pẹ̀lú àwọn ènìyàn mímọ́. Má ṣe dúró de àwọn ẹlòmíràn wò, àwọn ni wọ́n jẹ̀bi gbogbo ètò kọjá àti gbàgbé ẹ̀ àti bẹ́ẹ̀rì ẹ̀. Nítorí bẹ́ẹ̀, gbà tí a ti bẹ́ẹ̀rì gbogbo nǹkan wọ̀nyí, ká sọ fún Ọlọ́run wípé nísinsìnyí o, àfẹ́ jẹ́ ti Ọlọ́run, àfẹ́ ìdàpọ̀, àfẹ́ ìfẹ́, àfẹ́ ìṣọ̀kan, ayọ̀ Ọlọ́run yóò sì máa jẹ́ agbára àti okun wa. Dìde dúró sọ fún Ọlọ́run, bá Ọlọ́run sọ̀rọ̀. Bí o bá tí ní ìgbàlà, sọ fún Ọlọ́run wípé ò ń fẹ́ ìgbàlà. Bí o bá tí ní ìsọ̀dí mímọ́, ò ṣe sọ fún Ọlọ́run wípé ó ń fẹ́ kí a sọ ọkàn rẹ di mímọ́, kí ìṣọ̀kan pípé tó lè wà láàrin ìwọ àti Ọlọ́run, láàrin ìwọ àti àwọn ará pẹ̀lú.
1: This CLM Radio, your spiritual welfare is our concern.
2: Epistle ikini ti Paulu Apostoli si awon ara Korinti ori ikerin. Je ki eniyan ki o ma ka wa be bi iranse Kristi ati iriju awon ohun ijinle Olorun. Pelupelu a n bere lowo iriju pe ki Oluwa re na ki o je olooto. Sugbon ohun kikini ni fun mi pe ki e ma se idajo mi
3: tabi ki a ma se idajo mi nipa idajo eniyan.
2: Ni tooto, emi ko se idajo emi ti kara mi. Nítorí tí èmi kò mọ ohunkóhun sí ara mi, ṣùgbọ́n àkòtí ipa èyí dá mi láre, ṣùgbọ́n ẹni tí ń ṣe ìdájọ́ mi ni Olúwa. Nítorí náà, ẹ má ṣe ṣe ìdájọ́ ohunkóhun ṣáájú àkókò náà títí Olúwa yóò fi dé, ẹni tí yóò mú ohun òkùnkùn tí ó farasin wá sí ìmọ́lẹ̀ tí yóò sì fi ìmọ̀ ọkàn hàn. Nígbà náà ni olúkúlùkù yóò sì ní ìyìn tirẹ̀ lọ́dọ̀ Ọlọ́run. Ǹjẹ́ ará, ohunkóhun wọ̀nyí ni mo ti fi ṣe àpẹẹrẹ ara mi àti Àpólò nítorí yín, kí ẹ̀yin kí ó lè ti ipa wa kọ́, kí ẹ má ṣe rí ohun tí a ti kọ̀wé rẹ̀ kọjá. Kí ẹnìkan nínú yín kí ó má ṣe ti ìtorí ẹnìkan gbéraga sí ẹnìkejì. Nítorí ta ni ó mú ọ yàtọ̀? Kí ni ìwọ sì ní tí ìwọ kò ti gbà? Ǹjẹ́ bí ìwọ bá sì ti gbà á, èéha ti ṣe tí ìwọ fi ń halẹ̀ bí ẹni pé ìwọ kò gbà á? Aṣá tẹ̀yìn lọ́rùn ní ìsinsìnyí, aṣá ti sọ yín di Ọlọ́run ní ìsinsìnyí, ẹ̀yin ti ń jọba láìsí wa. Ìbá sì wù mí kí ẹ̀yin kí ó jọba, kí àwa kí ó lè jùmọ̀ jọba pẹ̀lú yín. Nítorí mo rò pé Ọlọ́run ti yan àwa apostili kẹ́yìn bí àwọn ẹni tí a dálẹ̀bi ikú, nítorí tí a fi wá ṣe ìrànwọ́ fún ayé àti fún áńgẹ́lì àti fún ènìyàn. Àwa jẹ́ aṣiwèrè nítorí Kristi, ṣùgbọ́n ẹ̀yin jẹ́ ọlọ́gbọ́n nínú Kristi. Àwa jẹ́ aláìlera, ṣùgbọ́n ẹ̀yin jẹ́ alágbára. Ẹ̀yin jẹ́ ọlọ́lá, ṣùgbọ́n àwa jẹ́ ẹni ẹ̀gàn. Àní títí fi di wákàtí yìí ni ebi ń pa wá, tí òrùngbẹ́ sì ń gbẹ wá, tí a sì wà ní ìhòhò, tí a sì ń lù wá, tí a kò sì ní ibùgbé kan, tí a ń ṣe làálàá, à ń fi ọwọ́ ara wa ṣiṣẹ́, wọ́n ń gàn wá, àwa ń súre. Wọ́n ń ṣe inú ni bíni sí wa, àwa ń forí tì í. Wọ́n kẹ́gàn wa, àwa ń bẹ̀bẹ̀. A ṣe wá bí ohun ẹ̀gbin ayé, bí èérí ohun gbogbo títí di ìsinsìnyí. Èmi kò kọ̀wé nǹkan wọ̀nyí láti fi dójú tì yín, ṣùgbọ́n láti kìlọ̀ fún yín bí àwọn ọmọ mi àyànfẹ́. Nítorí bí ẹ̀yin tilẹ̀ ní 1000 olùkọ́ni nínú Kristi, ṣùgbọ́n ẹ̀yin kò ní bàbá púpọ̀, nítorí pé nínú Kristi Jésù ni mo ti fi ìhìn rere bí yín. Nítorí náà mo bẹ̀ yín, ẹ máa ṣe àfarawé mi. Nítorí náà ni mo ṣe rán Timotheus sí yín, ẹni tí ṣe ọmọ mi, olùfẹ́ àti olódodo nínú Olúwa, ẹni tí yóò máa mú yín rántí ọ̀nà mi tí ó wà nínú Kristi, gẹ́gẹ́ bí mo ti ń kọ́ni nínú gbogbo ìjọ níbi gbogbo. Ṣùgbọ́n àwọn ẹlòmíràn fẹ̀ sókè nínú yín bí ẹni pé èmi kì yóò tọ̀yìn wá mọ́, ṣùgbọ́n èmi ó tọ̀yìn wá ní lọ́lọ́ yìí. Bí Olúwa bá fẹ́, kì í sì ṣe ọ̀rọ̀ àwọn tí ń fẹ̀ sókè ni èmi ó mọ̀ bí kò ṣe agbára. Nítorí ìjọba Ọlọ́run kì í ṣe nínú ọ̀rọ̀ bí kò ṣe nínú agbára. Kí ni ẹ̀yin fẹ́? Èmi ó àtọ̀yìn wá tí èmi ti kò mọ̀ bí, tàbí ní ìfẹ́ àti ẹ̀mí inú tútù.
0: Ẹ jẹ́ kí a gbàdúrà. Ọlọ́run aláàánú, olóore ọ̀fẹ́, a dúpẹ́ pore ofe ti e fi han ni oreke Calvary nigbati eran omo bibi yin kan soso lati ku fun ese wa awa ni elebi awa ni elese sugbon Jesu Christi omo bibi yin kan soso alai lese olooto eni ti o ti wa lati ayeraye eni ti ko se onkohun ki o kuna ri o ku fun wa o ru ebi wa o ru ese wa adupe egba ope ati yin wa loruko Jesu adupe fun ore ofe ti o fa wa sumo odo ara yin adupe fun idariji ti e fun wa lofe adupe fun oju rere ti e fi han wa adupe fun iwenumo ninu oje Jesu Christi adupe wipe e tun pese ayeraye sile fun wa ibugbe kan loke ohun ti a ko leto si sugbon nipa ore ofe nikan soso ne bi pese nkan wonyi sile fun wa egba ope ati yin wa loruko Jesu nje bi e ti mu wa sinu ijoba Olorun wepe ki a le ma so iwa mimo ati wepe ki a le fi ife Christianity toto ki a le fi han an bebe wepe onkohun te nbe lowo wa ti e fe ki a fi han ni igbe aye titun ti a bo si yi eran wa lowo ki a le ni ore ofe ki a ba le se nkan wonyi ni oruko Jesu bi a o ti lo sinu oro yin loni ebe wa ni wo pe e o se wa loju e o la wa loye e o je ki awon nkan ti e ti fi pamo ninu oro yin ki o jade ki a ba le ri daradara ki a ba si le tele awon nkan wonyi ni igbese aye wa adupe wo pe ti gbo adura wa ni oruko Jesu Christi Oluwa wa loni an tesiwaju ninu eko wa ninu Kolose ori iketa anka lati ese ikejila si ese ikedogun Kolose ori keta lati ese ikejila si ese ikedogun nitori na bi ayan fe Olorun eni mimo ati olufe egbe okan iyonuwo iseun irele inu tutu ipamora e ma farada fun ara yin e si ma dariji ara yin bi enikeni ba ni esun si enikan bi Kristi ti dariji yin gege be ni ki eyin ki o ma se pelu ati bori gbogbo nkan wonyi egbe ife wo ti se amure iwa pipe e se je ki alaafia Olorun ki o ma se akoso okan yin sinu eyi ti a pe yin pelu ninu ara kan ki e si ma dupe awon ese merin ti a ka yi lati ese ikejila si ese ikedogun awon ni o fi awon ohun amuye ni igbesi aye onigbagbo ti o fi han wa daradara ti o si so fun a wi pe eyi ni ohun ti Olorun reti ni igbesi aye wa wi pe bi Olorun ba tin wo enikokan wa ti o wo igbesi aye ti a n gbe irin ti a rin oro ti a nso lati enu wa jade wi pe awon nkan wonyi ni Olorun ni o nfe ri apin awon eko yi apin si ipa meta ikini aso nipa iwa ikeji aso nipa ife iketa aso nipa ipe o ye ki a mo wi pe nigbati a wa sinu ijoba Olorun Olorun ti pese iwa ti o ye ki a hu o ti pese re sile fun wa gege bi aso ti a pese sile fun omo ti a bi ti a gbe wo eyi ni iwa Christiani ikeji Olorun fe ki a gbe igbesi aye ti o je wi pe ife ni oro kan soso ti o je olubori tabi akojopo tabi itumo ohun gbogbo ti a nse wi pe irin wa yo je irin ife oro wa yo je oro ife
4: ise wa yo je ise ife ohun gbogbo ti a nse ohun gbogbo ti a nso ohun gbogbo ti a hu ni iwa yo je nipa ti ife eyi ni a pe ni ikeji ife christiani ki se ife ti ara ki se ife ti eniyan laso ti ko ni ori ofe olorun sugbon ife christiani iketa o ye ki a mo we pe nigba ti a pe wa sinu ijoba olorun ipe ti olorun pe wa ipe alailegbe ni ipe ti a ko le fi diwon ohun miran ninu aye ni ipe po ninu aye o sese igba miran a ma nri ninu iwe iroyin we pe enikan ti o ma ngba bolu alafesegba ti o wa ni oke okun awon ilu wa nihin orilede wa nihin o sese ki won ki o kowe si ki won ki o fi ipe pe wipe akoko ti de lati wa fi imuna doko lati ma gba bolu yi lati wa fi han ninu ilu re nihin ipe ti a pe yi o je ipe ti iru eni yi o ka si popo nitori wipe ilu re tabi orilede re da lola lati pe fun iru ipe be tabi igba miran o sese a le ri oluko kan ni ile eko giga university o sese ki o ti ma ko ni nipa ina ti owo tabi nipa nina ati rira oja lati oke okun bi o ti n ko won yi o sese ki ilu wa tabi orilede wa ki o ma wa eyi ti a n pe ni commissioner ki won ki o si fi iwe pe we pe ati ri iwe po jafafa ninu eko owo nina ati oja rira paapa julo nina ati didu nina ati rira pelu awon oke okun nitori be a pe jade lati bi ti o tin ko awon eniyan ni eko ani ki o wa se commissioner fun orileede tabi fun ekun kan iru ipe be awon eniyan ma nfi towoto gba ipe be awa ti a je onigbagbo ipe ti olorun fi pe wa o je ipe ti o ga ju ipe ti awon wonyi ti won wa ninu aye ti won ni a ma menu ba eyi ti a nso yi nigbo se sugbon ti a fe ki o ye wa ni wo pe ohun meta ni o farahan ninu eko ti a nko le oni ikini iwa christiani ikeji ife christiani iketa ipe wa gege bi christiani gege bi onigbagbo ye ki a wo ikini kini awon iwa ti o ye ki o wa ninu igbese aye wa gege bi eni ti a ti ra pada gege bi eni ti a ti jidide pelu Kristi gege bi eni ti o n saferi ohun to n be loke gege bi eni ti a ti da lola ni ti wipe a ti fi aso ododo a ti fi wo gege bi eni ti a ti koroko re ni iwe iye lorun gege bi awon eni ti angeli n wo ti won yo nitori wipe a ti ronupo ada kuro ninu awon ese wa kini iwa ti o ye wa irin ti o ye wa kini awon ti o je ojuse wa gege bi christiani tabi gege bi onigbagbo o ye ki a wo awon nkan wonyi dara dara nitori opolopo wa ni o je bi omo oba ti o rin bi omo mekunu igba miran bi a ba ri omo oba tabi omo oloye ni adugbo wa bi a ba ri bi o ti n woso bi a ba ri bi o ti rin bi a ba ri bi o ti n soro to je wipe omo kekere ti ko ti ipe to daye bi a ba n gbo oro agba lenu e a ma so wipe o mo wipe inu aafin lo ti jade oro ogbon oro agba ti o n gbo ninu aafin ohun lo n jade latenu e sugbon bi a ba ri iru omo be ti o je omo oba ti o jade lati aafin sugbon ti o je wipe oro ti ko bakun gbe oro asiwere oro alailogbon ise awon mekunu ni a ri lowo e a so wipe wo omo oba ti o n se bi omo mekunu ti ko mo iru eni ti o n je awa naa gege bi omo oba oba awon oba olowo awon olowa gege bi eni ti a ti fi ipepe wa sinu ijoba olorun awa naa o ye ki a mo iru eniyan ti a je o ye ki a mo wipe awa ni eni ti a ti da lola ẹni tí a ti dárí ẹ̀ṣẹ̀ rẹ̀ jì, ẹni tí a ti ṣe ní ọmọ Ọlọ́run, ẹni tí àwọn angẹ́lì tí wọ́n ń yọ̀ nítorí rẹ̀, ẹni tí ó jẹ́ wípé ọwọ́ Ọlọ́run fún ara rẹ̀ ló tẹ ìlú ayérayé, ìlú tí a ń lọ, òun ló tẹ̀ ẹ́ dó. Ẹni tí ó jẹ́ àwa ni akọrúkọ rẹ̀ ní ìwé ìyè Ọlọ́run, ọjọ́ kan kò lè mọ́ kí ó ṣúlẹ̀ kí a má rántí wa lé ọ̀run. Nítorí pé orúkọ wa wà nínú ìwé ìyè Ọlọ́run. Nítorí pé àwọn angẹ́lì wọn yọ̀ nítorí wa. Nítorí pé gbogbo àwọn ohun tí à ń retí wípé nígbà tí ìpè bá dún, tí a ó pa wá láàdà, tí a ó lọ jogun rẹ̀ Ọlọ́run, ojoojúmọ́ ni Ọlọ́run ló ń pèsè rẹ̀ fún wa. Mo sọ wípé ọjọ́ kan, ilẹ̀ ọjọ́ kan ò lè mọ́ kí a má rántí wa lé ọ̀run. Irú àwa ènìyàn bẹ́ẹ̀, ó yẹ kí a mọ irú ènìyàn tí a jẹ́. Ó sì yẹ kí a mọ̀ wípé a ò dàbí àwọn tí ó wà nínú ayé. Wípé a ti gbà wá là, a ti dáríjì wá, a ti yí wa padà. Nítorí bẹ́ẹ̀ ìwà ọ̀tún, ìrìn ọ̀tún ni ó yẹ kí ó jẹ́ tiwa. Jẹ́ kí a wò láti ẹsẹ̀ ìkejìlá, ó ní nítorí náà. Bí àyànfẹ́ Ọlọ́run, ẹni mímọ́ àti olùfẹ́, jẹ́ kí a dúró ńbẹ̀ náà. Ó ní bí àyànfẹ́ Ọlọ́run tẹ́lẹ̀tẹ́lẹ̀, àwọn ọmọ Ísírẹ́lì ni a ń pè ní àyànfẹ́ Ọlọ́run. Àwọn ìran Ábráhámù, àwọn ni a ń pè ní àyànfẹ́ Ọlọ́run. Nítorí ìfẹ́ Ọlọ́run, ó farahàn dájúdájú nínú orílẹ̀-èdè náà ní ìgbà àtijọ́. Nítorí wípé Ọlọ́run fẹ́ fi títóbi agbára rẹ̀ àti ògo rẹ̀ àti ìyanu rẹ̀, ó ń fẹ́ fi hàn nínú orílẹ̀-èdè Ísírẹ́lì kí wọn kí ó ba lè jẹ́ àwòkọ́ fún gbogbo ayé. Àwọn ni a ń pè ní àyànfẹ́ Ọlọ́run. Ṣùgbọ́n nísinsìnyí, ìwọ àti èmi, èròpẹ́ ilẹ̀ẹ́lẹ̀, ìwọ àti èmi kèfè rí lásán-làsàn. Ìwọ àti èmi, ẹni tí a bí nínú ẹ̀ṣẹ̀, ẹni tí ó mú okùn nínú ẹ̀ṣẹ̀, ẹni tí ó ń jẹ ẹ̀ṣẹ̀ bí ẹni jẹun, tí ó mu ẹ̀ṣẹ̀ bí ẹni mu omi tẹ́lẹ̀tẹ́lẹ̀. Ìwọ àti èmi ẹlẹ́gbin àti eléèrí ni Ọlọ́run ni ó fà wá sí ọ̀dọ̀ ara rẹ̀, tí ó wẹ̀ mọ́ nínú ẹ̀jẹ̀ Jésù, tí ó fún ní oore ọ̀fẹ́, tí a wá di àyànfẹ́ níwájú Ọlọ́run. Ó wá ń sọ fún wa, ó ní ṣé a ò mọ ipò wa ni? Ó ní ṣé a ò mọ bí a ti jẹ́ níwájú Ọlọ́run ni? Wípé a ti jẹ́ àyànfẹ́ Ọlọ́run, ó wá sọ wípé ẹni mímọ́ àti olùfẹ́. Nítorí wípé Ọlọ́run fẹ́ wa, ó ti sọ wá di olùfẹ́, ó wá tún sọ wá di ẹni mímọ́. Àwa tí a jẹ́ ẹlẹ́ṣẹ̀ àti eléèrí tẹ́lẹ̀tẹ́lẹ̀, nísinsìnyí a jẹ́ ẹni mímọ́ àti olùfẹ́. Ó wá sọ fún wa àwọn nǹkan kan tí ó yẹ kí a ní ìgbésí ayé wa gẹ́gẹ́ bí ẹnì kọ̀ọ̀kan. Èyí tí ó fi lè bá ìpè wa mu yẹ kí n rán ọ létí wípé ní àwọn ọ̀sẹ̀ tí ó kọjá díẹ̀ sẹ́yìn, mo sọ fún ọ gẹ́gẹ́ bí onígbàgbọ́ wípé a dàbí ẹni tí ó gbé aṣọ wọ̀, wípé tẹ́lẹ̀tẹ́lẹ̀ a ti wọ aṣọ èérí. Ṣùgbọ́n bóyá a fẹ́ lọ sí òde tàbí bóyá a gbà wá sí ibi iṣẹ́ kan, irú aṣọ tí a sì wọ̀ ni yóò fi wá hàn gẹ́gẹ́ bí ẹni tí a jẹ́ nínú iṣẹ́ bẹ́ẹ̀. Ṣé o mọ̀, gẹ́gẹ́ bí ológun, bí a bá fẹ́ mọ ẹnìkan gẹ́gẹ́ bí jagunjagun, ó ní irú aṣọ tó ń wọ̀. Gẹ́gẹ́ bí ọlọ́pàá, bí a bá ti rí ọlọ́pàá, a mọ̀ gẹ́gẹ́ bí aṣọ tí ó wọ̀. Bí o bá sọ fún wa wípé ẹnìkan fẹ́ ṣe ìgbéyàwó, ẹni tí ó fẹ́ ṣe ìgbéyàwó yìí ò mọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀, ó wá sọ wípé jẹ́ kí n débẹ̀, torí wípé inú ilé ìsìn wa ni wọ́n ti fẹ́ ṣe ìgbéyàwó yìí. Mo sì ń fẹ́ láti bá àwọn tí ń yọ̀, mo fẹ́ bá wọn yọ̀. Nítorí èyí ni Bíbélì sọ, àwọn tí ń sọkún ẹ máa bá wọn sọkún, àwọn tí ń yọ̀ ẹ máa bá wọn yọ̀. Nítorí bẹ́ẹ̀ mo fẹ́ lọ síbi ìgbéyàwó yìí. Bí gbogbo ènìyàn ti ń wọlé, tí wọ́n ń jáde, wọ́n ń wọlé, wọ́n ń jáde, àwọn akọrin wọlé, oníwàásù wọlé, àwọn ẹbí ìyàwó wọn wọlé, ẹbí ọkọ wọn wọlé. Bí ọkùnrin tí ó fẹ́ ṣe ìgbéyàwó àti obìnrin tí ó fẹ́ ṣe ìgbéyàwó, bí wọ́n ti yọ, ó sọ wípé ó ń láti jẹ́ omidan. Arábìnrin tí ó ń bọ̀ yìí, ó ń láti jẹ́ òní wọ́n fẹ́ gbé níyàwó. Wọ́n ní báwo ló ṣe mọ̀? Ṣé o mọ̀ tẹ́lẹ̀ ni? Òní ó ti wo ojú ẹ̀, wo ìrìnsí ẹ̀, wo aṣọ tí ó wọ̀, wo bí ó ṣe ṣe, dájúdájú aṣọ tí ó wọ̀, o je ke amo yato we pe oni o fe se igbeyawo be na ni o iwo ni agbe niyawo fun Jesu Christi bi a o ti e mo tele tele we pe ah arabirin miri o ma ti ni gbala bi a o ti e mo tele tele we pe ah arakunrin Samueli o ma ti ni gbala irisi re iwo so re ati ohun ti o gbe wo gege bi agbada ododo o je ke amo we pe iwo ni eni ti agbe ni yawo fun Jesu Christi o eyi ni mo fe ki o fi sokan we pe Paul apostle o nso fun wa gege bi eniyan Olorun gege bi apostle o nje ki amo we pe awon aso ogbologbo awon aso atijo awon aso egbin awon aso ti a wo tele tele ti o fi wa han gege bi elese ani bon won sonu ani mu won kuro ke a wa wo awon aso titun miran e ti o fi wa han we pe awa ni agbe niyawo fun Jesu Christi wo ese ikejo ori keta sugbon nisisiyi e fi gbogbo nkan wonyi sile ibinu irunu arankan oro odi ati oro itiju kuro li enu yin e ma se se poro fun enikeji yin e sa ti bo ogbologbo okunrin ni sile pelu ise re eni an so fun a wi pe awon ogbologbo ise ti atijo ati bo won sonu gege bi ewu ti o darugbo gege bi aso ti ko to si wa nisisiyi ati pa won ti o wa so fun a wi pe a wa gbe ohun miran wo e ti se titun ni ese ekewa ese ti gbe okunrin titun ni wo eyi ti a so di titun ni si imo gege bi aworan eni ti o da o wa nso fun anisinsiyi ni ikokan ohun ti ani gbewo gege bi ewo titun agbada ododo je ke awo ni ikokan lati ese ikejila nitori na bi ayan fe olorun eni mimo ati olofe egbe okan iyonuwo egbe okan iyonuwo ini Jesu papa ni o menoba nigbati o nso nipa omo odo kan iranse kan ti o gba idariji o si ri iranse elegbe re sugbon eyi ti ba fi ni iyonu ki on papa ki o si dariji elegbe re ko se be Jesu wa nso we pe awa ti a so we pe ati di atunbi ti a je ti Olorun o ye ki a ni okan iyonu emi ewa tutu isore si eni keji wa je ki a wo Matthew ori keji dilogun a oni le ka gbogbo ese ti o so nipa ohun ti Jesu so yi die lauka bi o ba dele o le ye wo fun ara re lati ese ketalelogun titi de ese ikarun din ni ogoji sugbon nisisiyi je ki a wo ese ikerin din logbon nitori na li omo odo na wole o si teriba fun o wi pe oluwa musuro fun mi emi o san gbogbo re fun o oluwa omo odo na si sanu fun o tu sile o fi gbese na ji eni iyonu ti oluwa re ni si o dariji bakan na oluwa se fun wa gbogbo ese ti a ti da tele tele ti o da bi igbese ti o wo wa lorun olorun dariji wa o wa nreti wi pe ki awa paapa ki a ni iyonu si eni keji wa ki a le dariji sugbon omo odo ti a dariji yi o jade lo ori omo odo elegbe re ti o je ni igbese die e ti ba fi dariji ko se be e ni oluwa re wa fi pe pada we pe nigba ti ohun ti sanu fun iba dara bi ohun paapa bi o ba sanu fun elegbe re je ki a wo je ki a wo lati ese ikeji le logbon nigba ti oluwa re si pe tan o wi fun pe ah iwo iranse buburu yi mo fi gbogbo gbese ni ji o nitori ti iwo be mi iwo ki se saanu iranse egbe re gege bi mo ti saanu fun o nitori be eyi ni olorun reti lowo wa we pe ki a gbe okan iyonu wo ki a ni iyonu ki a dariji ara wa o sese ki o je iyawo re ni o se o ki a ma fi aki kori wo pe lai lai a oni le dariji o sese ki o je oko ni o se nkan si o ti o dun o ki a ma fi aki kori wo pe rara lai lai titi aye yo fi dopin oni le dariji tabi omo lo se nkan ti a o fe ki a ma le omo jade ki a so wi pe koni le ba wa gbenu ile ki a so wi pe a oni le dariji oni ki a ni iyonu ki a gbe okan iyonu wo ki a ni emi ikanu fun ara wa ki a le dariji ara wa ki se ninu ebi nikan ninu ile isin o se se ki a se ara wa se a mo wi pe awa ti a je adari iba se oluso agutan agbani tabi adari ekun ko si angeli laarin wa nito to ni agba okan wala nito to ni olorun ti dari eseje wa nito to ni aje ni olorun sugun o sese boya aboju fo nkan kan ni boya enikan lo fi esun sun wa nipa re ki a si so oro si o ki obi o ninu ohun ti a ni lati se ni we pe ki a dariji iba je oluso agutan ni o se wa ni afere oluso agutan ati le ti sumo bayi eti iba kan gbadura fun aku ni gbaju iseju marun lo sugbon lohun o raye ki a dariji ara wa tabi o sese ki o je eni ti a fi si ori ekun ni o sese ki o se wa boya a nfe itoju boya nkan egun logun wa lese a si ro pe a be wa lowo re lati yo egun yi kuro sugbon ko tete yo egun yi a si ni irora popo o ye ki a dariji o ye ki a ni iyonu si ara wa o si sese ki o je we pe adari ekun tabi adari edapo jule o sese ki o je pe awa ti a je omo ijo la se won o ye ki awon ti won je olori lori wa o ye ki awon na ki o le ni emi tabi okan iyonu ki a gbe okan iyonu wo si ara wa e je ki a wo Isaiah ori keji dini ogota Isaiah ori keji dini ogota ese ikeje ki ha se lati fi onje re fun awon ti ibi npa ati ki iwo ki o mu awon otoshi ti ati sode wa si ile re nigbati iwo ba ri arin horo ki iwo ki o arin hoho ki iwo ki o bo ki iwo ki o ma fi ara pamo kuro lodo eran ara ti re eyi ni a nso bi ati le ni okan iyonu bi ati le fi iwo tutu tabi okan iyonu bi ati le fi han we pe bi a ba ri enikeni ti ebi npa ninu awon ara ninu oluwa tabi ninu awon aladugbo wa ti o nje si wa lowo wa ki a fun won ni onje bi e ba ri awon ti ko ni lowo ki a gba won si ile bi e ba ri awon ti o dabi eni wo pe won ni aso o dabi eni pe won rin hoho ki a fi aso bo won ki a ma se yeye won we pe nitori won o ni aso ti o ye ki won ki o wo ati we pe ki a ma fi ara pamo fun awon ti iya nje ki a ma se be ni we pe a ko mo we pe won nilo awon nkan ti o wa lowo wa ki a ri we pe a toju awon elomiran e je ki a wo Romu ori kejila ese ikewa Romu ori kejila ese ikewa ni ti fi ara e ma fi yonu feran ara yin ni ti ola e ma fi ti eni keji yin saaju o ni ki a ma fi iyonu feran ara wa nitori be o ye ki a gbe okan iyonu wo ikeji o ni o ye ki a ni emi iseun o ye ki a ma sore fun ara wa ko ye ki a duro di igba ti won ba so fun awe pe lagbaja o ye ki a ran lowo bi a ba ti ri wo pe ara awon ara ninu oluwa won ni awon nkankan ti won se alaini ti olorun si pese nkan won yi fun wa oni ki a je eni ti sore oni bi o ti e je eni ti o mo ri gege bi eni ti apa ni apa ipatan ni oju ona laarin jericho ati jerusalem oni bi abari gege bi alaanu ara samaria o ye ki a ma sore o ye ki a ni emi iseun ki a ma toju awon ti apa lara tabi awon ti asa logbe tabi awon ti o ba ajalu kan pade ni igbese aye won ye ki a wo efesu

jẹ́ ẹni tí ó lọ́wọ̀ púpọ̀, ó jẹ́ ẹni tí a kọ́ tí ó gbẹ̀kọ́ nítorí kíni? Ṣé nítorí pé a kó gbogbo ẹran inú kòkò fún ìyá ni? Rárá, nítorí ìtẹríba, nítorí ìrẹ̀lẹ̀, nítorí wípé ẹni yìí bí ó ti ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni ó ń kúnlẹ̀, bí ó ti ń gbóúnjẹ sílẹ̀ bẹ́ẹ̀ ni ó ń kúnlẹ̀, ni ìyá ìyá máa sọ wípé ó dàbí ẹni kí n máa bá yín gbé, wípé mo fẹ́ràn rẹ púpọ̀, ó dàbí ọmọ fún mi. Ìrẹ̀lẹ̀ jẹ́ ohun tí ó ṣe pàtàkì. Yẹ kí a wo Pétérù kínní, orí karùn-ún, ẹsẹ̀ karùn-ún. Bẹ́ẹ̀ pẹ̀lú, ẹ̀yin ìpẹ́ rẹ̀, ẹ tẹríba fún àwọn àgbà. Bẹ́ẹ̀ gẹ́gẹ́, ẹ̀yin ìpẹ́ rẹ̀, ẹ̀yin ọmọdé, ẹ tẹríba fún àwọn àgbà. Láyé òde òní ni a rí wípé àwọn ọmọdé kò bọ̀wọ̀ fún àgbà. Ó ṣe ni láàánú láàrin àwa tí a pè ní onígbàgbọ́ ni a rí wípé a ò bọ̀wọ̀ fún àwọn àgbà. Ó rí ọmọkùnrin kan, bóyá ó jẹ́ ọmọ 20 ọdún. Ó rí ẹlòmíràn tí ó jẹ́ ọmọ 100 ọdún, àgbàlagbà tí ó ti hewú lórí, tí ó ti bí ọmọ tí ó ju arákùnrin lọ tí ó jẹ́ ọmọ 20 ọdún yìí. Bí ó bá fẹ́ pe ara wa nínú Olúwa, àwọn àgbà nínú ìjọ tí ó jẹ́ bí 100 ọdún ni ó máa sọ pé broda ọmọ 20 ọdún tí ó ń pe ẹni 100 ọdún ní broda kì í ṣe bàbá wa nìyí. Bí a tiẹ̀ mọ bíbélì láti ìbẹ̀rẹ̀ dé òpin, ẹni tí ó hewú lórí, ẹni tí ó jẹ́ bàbá ló jẹ́ fún wa. Ìgbà mìíràn a ó rí ó ṣeéṣe kí ó jẹ́ ọmọ ọdún 25 ni ó jẹ́ ẹni tó ń darí ìdàpọ̀ ojú ilé, kí ẹni tí a ń darí rẹ̀ yìí kí ó jẹ́ bí ọmọ 80 ọdún. Èyí tí ẹni tí ó ń darí ìdàpọ̀ ojú ilé bá fi máa bọ̀wọ̀ fún bàbá yìí ni ó máa sọ wípé broda Samson. Ẹni tó ń pè ní Samson yìí ni ẹni tí ó jẹ́ 80 ọdún o. Ẹ̀yin lẹ́ ó ka bíbélì fún wa o, kò bójúmu bẹ́ẹ̀. Ó yẹ kí àwa tí a jẹ ọmọdé, ó yẹ kí a ní ìbọ̀wọ̀, ìtẹríba, kí a ní ìrẹ̀lẹ̀ fún àwọn àgbà. Nítorí bẹ́ẹ̀, ẹ jẹ́ kí a mú àwọn nǹkan wọ̀nyí bọ̀ sípò ní àárín wa. Ó ṣeéṣe bóyá a ń darí ẹ̀kọ́ nínú ọjọ́ ní ìgbà tí a wá ní ọjọ́ ìsinmi. À ń wá inú ìwé mímọ́, a sì ń fẹ́ pe arábìnrin kan, ẹni tí ó jẹ́ màmá, ẹni tí ó tó màmá fún wa, bí a bá sọ nípa ti ara. A fẹ́ pè ó pé kí ó ka àkọsórí, a kàn yọwọ́ sí, a ní ìwọ dìde kí ó kà á, a kì í sọ pé ìwọ fún ẹni tí ó dàbí màmá wa. Kò bójúmu bẹ́ẹ̀. Tàbí kí a sọ wípé lágbájá kí a la orúkọ ọmọ lórí. Ẹni tí ó tó bàbá fún wa, ẹni tí ó tó màmá fún wa, tàbí ẹni tí ó tó gbà wá síbi iṣẹ́, ó yẹ kí ìrẹ̀lẹ̀ tàbí ìbọ̀wọ̀ kí ó wà. Jésù kọ́ wa ní nǹkan wọ̀nyí. Ó ní àní gbogbo yín, ẹ máa tẹríba fún ara yín, kí ẹ sì fi ìrẹ̀lẹ̀ wọ ara yín lé aṣọ, nítorí Ọlọ́run kọjú ìjà sí àwọn agbéraga, ṣùgbọ́n ó ń fi oore ọ̀fẹ́ fún àwọn onírẹ̀lẹ̀ láàrin ara wa. Ó yẹ kí a máa tẹríba fún ara wa, ó yẹ kí a ní ìrẹ̀lẹ̀ láàrin ara wa, kí a lè mọ̀ wípé àwa pàápàá a jẹ́ ènìyàn Ọlọ́run. Nínú Pétérù kínní orí kẹta, Pétérù kínní orí kẹta, yẹ kí n kúnkún kà á fún ọ láti ẹsẹ̀ ìkíní nítorí ó ṣe pàtàkì púpọ̀. Ẹsẹ̀ ìkẹrin la ń lọ, ṣùgbọ́n jẹ́ kí n kà láti ẹsẹ̀ ìkíní. Bẹ́ẹ̀ gẹ́gẹ́, ẹ̀yin aya, ẹ máa tẹríba fún àwọn ọkọ yín, pé bí ẹnikẹ́ni bá tilẹ̀ ṣe àìgbọràn sí ọ̀rọ̀ náà, kí a lè jèrè wọn lé àìsọ̀rọ̀ nípa ìwà àwọn aya wọn. Àwa tí a ti lọ́kọ tàbí tí a ti gbéyàwó, ó yẹ kí èdè yìí kí ó yé wa wípé ìrẹ̀lẹ̀ ó ṣe pàtàkì púpọ̀ nínú ilé, ìtẹríba ṣe pàtàkì púpọ̀ nínú ilé. Ó máa ń ṣeni láàánú, ó sì máa ń bani lọ́kàn jẹ́. Bí a bá rí aya tí ó sọ wípé òun ti di àtúnbí, wípé òun tilẹ̀ jẹ́ òṣìṣẹ́ nínú ìjọ, bí a bá rí bí ó ṣe ń sọ̀rọ̀ agan, ọ̀rọ̀ líle sí ọkọ rẹ̀, ó máa ń jẹ́ ohun tó máa ń ṣeni láàánú wípé arábìnrin ṣe ń sọ̀rọ̀ báyìí. Ṣé kò mọ̀ wípé bíbélì ó kàn nípa fún wa láti tẹríba fún ọkọ wa ni? Ó ní bí ọkọ wa bí ó tilẹ̀ jẹ́ ẹni tí ó ń ṣe àìgbọràn sí ọ̀rọ̀ náà, ẹni tí kì í ṣe onígbàgbọ́, ó ní síbẹ̀síbẹ̀ ó yẹ kí a ní ìtẹríba kí a bá lè jẹ́.

0: rè àwọn ọkọ wọ̀nyí pẹ̀lú ìwà ìrẹ̀lẹ̀ tí a ní nígbà tí wọ́n bá ń wo ìwà rere yín tí òun ti ẹ̀rù ọ̀ṣọ́ ẹni tí kí ó má ṣe jẹ́ ọ̀ṣọ́ òde ti irun dídì àti ti wúrà lílò àti ti aṣọ wíwọ̀ ohun tí a ń sọ níhìn-ín ẹ̀yin obìnrin ẹ tẹ́tí sílẹ̀ ìgbà mìíràn ó ṣeéṣe kí o ṣe ọkọ rẹ etí ò bá fi kúnlẹ̀ ní ẹsẹ̀ méjèèjì etí ò bá fi ní ìtẹríba etí ò bá ọkọ dáríjì mi ò ní ṣe bẹ́ẹ̀ mọ́ kí o ní ìwà ìrẹ̀lẹ̀ ohun tí ó ṣe ni wípé o mọ̀ wípé inú ọkọ ò dùn ṣùgbọ́n o mọ irú irun dídì tí ọkọ tí ó máa ń fẹ́ etí ò bá fi sọ lẹ́nu wípé ọkọ dáríjì mi ó lọ dirun tàbí o mọ irú aṣọ tí ọkọ fẹ́ràn ó lọ wọrú aṣọ yìí ó rò wípé irun dídì aṣọ wíwọ̀ àti èyí tó ṣe tó ti fi ṣe ọ̀ṣọ́ tí ọkọ ń fẹ́ ó rò wípé èyí ni yóò múnú ọkọ dùn nítòótọ́ ni ọkọ fẹ́ kí o jẹ́ ẹni tí ó ní ìmọ́tótó ọkọ fẹ́ kí o jẹ́ ẹni tí ó rìn gẹ́gẹ́ bí ẹni tí ó jẹ́ ìyàwó dáradára kí o wọ aṣọ tí yóò tẹ lọ́rùn ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ó ń fẹ́ nǹkan mìíràn ó ń fẹ́ kí a ní ìrẹ̀lẹ̀ wípé yóò máa sọ nínú ọkàn rẹ̀ wípé o mọrun dì lóòótọ́ ṣùgbọ́n ìwà ò dáa nítòótọ́ ni o máa ṣọ́ wọ̀ ṣùgbọ́n ìwà rẹ̀ ń kọ́ wọ ẹsẹ̀ kẹrin nísinsìnyí ṣùgbọ́n kí o jẹ́ ti ẹni tí o farasinlé ọkàn nínú ọ̀ṣọ́ àìdibàjẹ́ ti ẹ̀mí ìrẹ̀lẹ̀ àti ẹ̀mí títù èyí tí í ṣe iyebíye níwájú ọlọ́run ó ń sọ fún wa wípé ohun kan wà tí ó ju irun dídì lọ ohun kan wà tí ó ju aṣọ wíwọ̀ lọ ohun kan wà tí ó ju ọ̀ṣọ́ nínú ayé lọ ó ní ẹ̀mí ìrẹ̀lẹ̀ ẹ̀mí ìwà tútù èyí ni ó ṣe iyebíye níwájú olúwa nítorí bẹ́ẹ̀ ó yẹ kí a mọ̀ wípé àwọn nǹkan wọ̀nyí ni ọlọ́run béè lọ́wọ́ ẹnì kọ̀ọ̀kan wa ó ń fẹ́ kí a gbé nǹkan wọ̀nyí wọ̀ ó ń fẹ́ kí a hu àwọn nǹkan wọ̀nyí ní ìwà tó ń wò ó ní ìkọ̀ọ̀kan láti Kólósè orí kẹta láti ẹsẹ̀ kejìlá sí ìkẹtàlá ẹgbẹ́ ọkàn ìyọnú wọ̀ ìṣeun ìrẹ̀lẹ̀ inú títù ìpamọ́ra ó yẹ kí a máa fara dà á fún ara wa kí a ní ìpamọ́ra ẹni tí ó bá ní ìpamọ́ra kì yóò máa ṣe wípé òun ò lè dúró nínú ilé òun ò lè dúró nínú ìjọ òun ò lè ṣe tibí òun ò lè ṣe tọ̀hún wọ́n ti ṣẹ̀mí púpọ̀ wọn ò lè dáríjì ó yẹ kí a ní ìpamọ́ra ìkẹfà ó ń sọ wípé ó yẹ kí a máa fara dà á fún ara wa ìkeje ó yẹ kí a máa dáríjì ara wa ohunkóhun tí ẹnikẹ́ni ìbá ṣe ṣé a mọ̀ wípé àwa náà a ti ṣe àwọn ẹlòmíràn rí wọ́n sì dáríjì wa a ti ṣe ọlọ́run ó sì dáríjì wa ó yẹ kí a máa dáríjì ara wa èyí ni ó mú wa lọ sí ìkoríkejì ìfẹ́ kìrìstíẹ́nì wo ẹsẹ̀ kẹrìnlá àti borí gbogbo nǹkan wọ̀nyí ẹgbẹ́ ìfẹ́wọ̀ tí í ṣe àmòrè ìwà pípé ẹgbẹ́ ìfẹ́wọ̀ tí í ṣe àmòrè ìwà pípé ó yẹ kí a ní ìfẹ́ ìfẹ́ yìí ó ṣe pàtàkì yẹ kí a wo kọ́rìntì kínní orí kẹjọ ẹsẹ̀ kínní kọ́rìntì kínní orí kẹjọ ẹsẹ̀ kínní ṣùgbọ́n ní ti àwọn nǹkan tí a fi rúbọ sí òrìṣà a mọ̀ pé gbogbo wa lè ó ní ìmọ̀ a máa fẹ̀ ṣùgbọ́n ìfẹ́ ni gbéniró ó ń sọ fún wa wípé bí a bá ní ìfẹ́ ìfẹ́ yóò gbé wa ró ìbàjẹ́ nínú ìjọ ìbàjẹ́ nínú ilé ìbàjẹ́ ní ibi iṣẹ́ níbikíbi tí a bá wà ìfẹ́ wa tí a ń fi hàn yóò máa gbé àwọn ẹlòmíràn ró bí wọ́n tilẹ̀ ṣubú ìfẹ́ wa ni yóò gbé wọn dìde bí wọ́n tilẹ̀ dàbí ẹni pé wọ́n ní ìkọsẹ̀ ní ọ̀nà kan tàbí òmíràn ìfẹ́ wa ni yóò lè gbé wọn dìde ìfẹ́ a máa gbéni ró yẹ kí a wo orí kẹrìnlá ẹsẹ̀ ìkíní ẹ máa lépa ìfẹ́ kí ẹ sì máa fi ìtara ṣàfẹ́rí ẹ̀bùn tí í ṣe ti ẹ̀mí ṣùgbọ́n kí ẹ kúnkún máa sọ tẹ́lẹ̀ ohun tí a fẹ́ fihàn níhìn-ín nísinsìnyí ni ti ìfẹ́ ẹ máa lépa ìfẹ́ èyí ni pé pẹ̀lú ìyàwó wa kí a máa lépa ìfẹ́ pẹ̀lú ọkọ wa kí a máa lépa ìfẹ́ bí a bá fẹ́ ṣe ohun kan bí a bá fẹ́ sọ̀rọ̀ kan bí a bá fẹ́ bá ọkọ wa tàbí ìyàwó wa ṣe nǹkan kan kí a bèè lọ́wọ́ pé ǹjẹ́ èyí mú ìfẹ́ lọ́wọ́ bí kò bá sí ìfẹ́ nínú rẹ̀ bí ó bá jẹ́ pé ohun tí ó fa ìjà ni ohun tí ó mú kí ìfẹ́ wa kí ó dínkù sí ara wa ni kí a má ṣe ṣe kí a rí i wípé a ń lépa ìfẹ́ ní orí ìkẹrìndínlógún ẹsẹ̀ ìkẹrìnlá ẹ máa fi ìfẹ́ ṣe gbogbo nǹkan yín ohun gbogbo tí a fẹ́ ṣe kí ó wà ní ti ìfẹ́ ṣé a ń ran ẹnìkan lọ́wọ́ ni kí a jẹ́ kí ó wà nípa ti ìfẹ́ ìgbà mìíràn a máa ń ṣe bẹni pé a ń ran ènìyàn lọ́wọ́ ṣùgbọ́n àwọn ẹlòmíràn tán máa ń lọ sí ilé ẹnì kejì wọn mo ní kí n wá ràn yín lọ́wọ́ ni o ṣùgbọ́n ìrànlọ́wọ́ tí wọ́n ń fún wa yìí ìgbà mìíràn ìrànlọ́wọ́ olófòfo ni wọ́n fẹ́ wo àwọn nǹkan tí a ní nínú ilé àwọn wàhálà tí a ní nínú ilé àwọn nǹkan mìíràn tí ó dàbí ẹni pé ó jẹ́ wàhálà fún wa bí wọ́n ti wá ràn wá lọ́wọ́ bóyá wọ́n bá a gbálẹ̀ ni wọ́n bá a fọṣọ wọ́n bá a ṣe ohunkóhun bí wọ́n ti ń jáde ni wọ́n sọ pé ọ̀dọ̀ lágbájá ni mo ti ń bọ̀ ara ilé ẹ̀ o mọ̀ wípé lágbájá nǹkan tó ń là kọjá ńsìn kò ṣeé fẹnu sọ o mọ̀ iṣẹ́ má ti bọ́ lọ́wọ́ ẹ sọ kí n gbọ́ bẹ́ẹ̀ ni kí ló ṣe o mọ̀ lágbájá kò iṣẹ́ ò lè dúró lọ́wọ́ ẹ kò sí bó ṣe lè ṣe ó ń gbàdúrà ó ń ka bíbélì ó tiẹ̀ ń kọ́ni lẹ́kọ̀ọ́ bíbélì ṣùgbọ́n lágbájá kò lè ṣàǹfààní bá dẹ̀ ti lágbájá ẹ báwo ni nǹkan o mo ní kí n wá ràn yín lọ́wọ́ ní ọ̀sẹ̀ tí ó kọjá mo bá yín gbálẹ̀ mo bá yín ṣe mo tún lè wá ní ọ̀sẹ̀ tó ń bọ̀ olófòfo ni irú ẹni yìí gbogbo nǹkan tá a bá ń ṣe kí ó wà nípa ti ìfẹ́ bí a bá rí wípé ẹnikẹ́ni tí a lọ ràn lọ́wọ́ ẹnikẹ́ni bóyá ó jẹ́ adarí ìdàpọ̀ ojú ilé ni ó jẹ́ arábìnrin nínú olúwa arákùnrin nínú olúwa a mọ wàhálà tí ó ní gẹ́gẹ́ bí a ti sọ wípé kì í ṣe wípé kí a jẹ́ agbẹnusọ fún èṣù kí a bẹ̀rẹ̀ sí ní tan nǹkan tí àwọn ẹlòmíràn ń ṣe tàbí wàhálà wọn kí a bẹ̀rẹ̀ sí ní tàn án kálẹ̀ ó yẹ kí a mọ̀ wípé ọ̀rọ̀ tí kò bá mú ìfẹ́ lọ́wọ́ a kì í sọ wípé ẹ máa fi ìfẹ́ ṣe gbogbo nǹkan yín nítorí bẹ́ẹ̀ ó yẹ kí ìfẹ́ kí ó wà nínú ọ̀rọ̀ wa nínú ìṣe wa àti nínú ohun gbogbo tí a ní ìdàpọ̀ pẹ̀lú àwọn arákùnrin arábìnrin wa nínú Tesalonica kejì orí kìíní ẹsẹ̀ kẹta iṣẹ́ wa ni láti máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ní ìgbà gbogbo nítorí yín ara àní gẹ́gẹ́ bí ó ti yẹ nítorí pé ìgbàgbọ́ yín ń dàgbà gidigidi àti ìfẹ́ olúkúlùkù yín gbogbo sí ara yín ń di púpọ̀ ó yẹ kí ìfẹ́ wa kí ó máa di púpọ̀ sí ara wa bí a ti fẹ́ràn ara wa lónìí kí ó ju bí a ti fẹ́ràn ara wa ní ọdún tí ó kọjá bí a ṣe lè ran ara wa lọ́wọ́ lónìí kí ó kọjá bí a ṣe ran ara wa lọ́wọ́ ní ọdún márùn-ún sẹ́yìn kí a rí wípé ìfẹ́ wa ń gbòòrò jù bẹ́ẹ̀ lọ ìfẹ́ wa ń dàgbà jù bẹ́ẹ̀ lọ àti wípé ìfẹ́ wa yìí ó ń kan ènìyàn púpọ̀ nínú ìjọ jù bẹ́ẹ̀ lọ nítorí bẹ́ẹ̀ ó yẹ kí a máa ní ìfẹ́ sí ara wa bí a bá ń sọ nípa ìfẹ́ sí ara wa yìí báwo ni a ṣe lè fi hàn jẹ́ kí a wo pétérò lákọ̀ọ́kọ́ kí a tún lọ wo kọ́rìntì kínní pétérò orí kẹrin ẹsẹ̀ ìkẹjọ ju gbogbo rẹ̀ lọ ẹni ìfẹ́ tí ó gbóná láàrin ara yín nítorí ìfẹ́ ní ń bo ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ṣẹ̀ mọ́lẹ̀ ju gbogbo rẹ̀ lọ ẹni ìfẹ́ tí ó gbóná láàrin ara yín ìfẹ́ tí a ń sọ níhìn kìí ṣe ìfẹ́ kò fẹ́ nítorí bí o bá ń gbọ́ nípa ìfẹ́ tí ó gbóná ó lè máa yà ọ́ lẹ́nu kìí ṣe ìfẹ́ ti inú ayé ó ń sọ nípa ìfẹ́ tí ó gbóná nípa ti ẹ̀mí láàrin ara wa ó sì ń sọ wípé irú ìfẹ́ bẹ́ẹ̀ a máa bo ọ̀pọ̀lọpọ̀ àṣìṣe a máa bò ó mọ́lẹ̀ láàrin ara wa ó ṣeéṣe bóyá ẹnìkan ṣe ọ̀rọ̀ sọ sí wa kí ó sọ pé arábìnrin dáríjì mi ò mọ̀ tẹ́lẹ̀ ni ife ti ani yo bo asise be yo bo mole o se se boya eni ti o nko aleko ni wa inu iwe mimo ni o se asise o se oro so o nso fun awe pe oro kan wa ninu marko asimo we pe ko si ninu marko we pe ninu ise awon aposteli ni oro na wa eyi ki se ohun erin tabi ohun agalamasa ti a lo ma so we pe won gbon sori aga wa sun won kunkun mo ro so won kunkun le se nkan yi alufa wa oluso agotan wa ibagba nkan won lowo awon rabi won nitori pe ase won ti poju o ni ife yo bo opolopo ese opolopo asise yo bo mole tabi iwo ti o je aya ninu ile o sese oko boya o ye ki o fi ogun naira sile o fi naira 18 sile ki o si dabi eni po nso pe naira 18 to fi sile ko to nkan ko ni le ra nkan kan wa lati oja bi o ba si ti ri iya re ki o ma so fun yin pe iya nkan ti mo ndoju ko rara ife a ma bo opolopo asise opolopo ese a ma bo mole o sese ki o je ninu ijo teti sile o sese ki o je enikan ni o se wa ninu ijo tabi ara ninu olowa ni o so nkan kan ti ko te wa lorun ranti wi pe ife a ma bo opolopo ese mole sugbon awa ti a wa ninu ijo nihin deeper life ti o je wi pe a nyo ipo olorun fun wa nihin rere olorun saanu fun wa olorun se wa ni oloriire wo bi ijo se ri wo eko oro olorun a wa ti boya si se wa ninu ijo yi ijo dara dara ni sugbon o se se ki a se ara wa ki o wa gbe oro wa ninu ile wa nihin ki o wa gbe lo si CMS ki o wa so wi pe ninu ijo ti mo wa won se mi bawo lo se le so be tabi ki o ti le gbe lo si awon ti won ki ka bibeli ki o so wi pe looto ni mo n lo si church looto ni a so pe a ni igbala lo to la so pe a di atunbi sugbon a wa papa ti a pe ara wa ni omo olorun ti a so pe a di atunbi nkan tan se fun mi n o le gbagbe titi lai o n so fun eni ti ko sinu ijoba olorun o n so fun eni ti o je elese eni ti o wa ninu esin miran o tun so nipa eyan ti o je ara ninu oluwa si awon ti won wa ni ode ko ye ko ri be ife a ma bo opolopo ese a ma bo mole nitori be o ye ki o ye wa we pe ife ni olorun fe ki a fi han si ara wa je ki a wo corinthi kini ori ketala lati ese ikerin o n so fun wa nipa ife ife a ma mu suru ife a ma mu suru boya ro we pe o ye ki o je adari sugbon won ti so di adari musoro bi o ba ni ife olorun ati ife ijo ife a ma musoro boya o ti gbe yawo ni o si feran aya re sugbon mo o ti de iya nso fun awon ebi abi nso fun we pe o ju obirin sile ko le bimo o ife a ma musoro igba ti re yo de olorun yo yi nkan pada je ki ife olorun ki o fun ni suru we pe bi o ti nreti olorun yo se a ma seun ife ki se ilara ife ki soro igberaga ki fe ki huwa aito ki wa ohun ti ara re a ki mu binu be ni ki gbiro ohun buburu ki yo se asododo sugbon a ma yo ninu otito o se se boya eni ti o je adari wa tele boya nkan kan sele o si mo kilo sele oluso agotan sin ni arakunrin lo gbadura die o ki a to da o pada si aye re nkan yi ti o sele ni ekun wa nihin ti ko ye ki o de ibomiran ni a ti n gbo ni okere we pe eni ti o je alakoso wa tele ninu ekun wa won ti da duro won ti se amo nkan to se boya o dese agbere ni o boya o se ti boya o ji owo ijo ni o amo ki lo se ewo lokan e nbe ki lo mo to se eni ti o mo nkan kan nipa agbere eni ti o mo nkan kan nipa o le jija o n soro si o n soro we pe boya o jale boya o se tohun nkan to si sele ki se nkan to se pataki to be oluso agotan kan fe ki o gbadura die ni nitori nkan bayi ife ki yo se asododo bi ati le da enikan duro eyi ki se we pe yo mo ki inu re dun we pe o dara be we kon da lagbaja duro ko dara be o ye ki o ni edun okan fun o ye ki o gbadura fun ife ki yo si aisododo a ma yo ninu otito a ma farada ohun gbogbo a ma gba ohun gbogbo gbo a ma reti ohun gbogbo a ma fayaran ohun gbogbo nitori be ohun ti olorun so fun ani wo pe o ye ki a ni iwa kristeni ikeji o ye ki a ni ife kristeni iketa o ye ki a mo ipe kristeni ipe ti a fi pe wa o ye ki a mo o ye ki o ye wa kini ipe ti a fi pe wa wo kolose ori keta ese kedogun ese je ki alaafia olorun ki o ma se akoso okan yin sinu eyi ti a pe yin pelu ninu ara kan ki esin ma dupe kan meji lo wa ni yin ikini alaafia ikeji didupe ni apa kan ari alaafia ni apa keji ari idupe ni arin re ni ari ipe ti a fi pe wa ipe ti a fi pe wa ni wo pe ki a je eni ti o ntele omo alade alaafia ki a si je ki alaafia ki o wa ni igbese aye wa ki a je ki alaafia ki o wa ni oro enu wa ki a je ki alaafia ki o wa ni ise wa ati ibalo wa eni kan si eni keji re ati wo pe ki a ri daju wo pe a n dupe ninu gbogbo ohun wahala ti a le ni abi nkan kan ti o le ma sele ki a ri wo pe ni igba gbogbo a n dupe loni ni olorun ti je ki o ye wa wo pe o ye ki a ni iwa kristeni ikeji ki a ni ife kristeni iketa ki a mo ipe alaafia ti a fi pe wa ki a si ma dupe ni igba gbogbo o ye ki a so fun olorun nisinsin wo pe iru iwa yi ni a fe ki o wa ni igbese aye wa bi aba ti di atunbi we pe a n fe fi ore ofe ti a ti ni a n fe fi han a si n fe ki iwa yi ki o wa ni igbese aye wa ikaanu ni tabi iyonu isore irele iwa tutu ipamora ifarada ki a ma dariji ara wa ki a ni ife ara wa ki a je ki alaafia ki o wa ninu okan ki o wa ninu ebi ki o wa ninu ijo ki o wa ni igbimo wa ki a je ki ife ati alaafia ki o joba ni ki o si se akoso bi ati n ba ara wa lo e je ki a dede duro e je ki a so fun olorun we pe afe je ti olorun a si n fe ki iwa kristeni ife kristeni ipe kristeni ki o je ti wa ye ki a gbadura daradara le oni bi a ba ti ni igbala ki a je ki awon iwa kristeni wonyi ki o je o ni igbesi aye wa bi a ba si ti ni igbala ki a so fun olorun we pe ki o gba kan wa la ki o saanu fun wa ki o dariji wa awon nkan ti o je bi ese ni igbesi aye wa ki olorun ki o yo won kuro ki o si fi iwa otun iwa ododo irin alaafia ati ife ki o fi ropo awon nkan ti olorun mu kuro ni igbesi aye wa je ki a gbadura daradara ki a si gbadura pelu igbagbo o daju we pe olorun yo se
1: This CLM Radio, your spiritual welfare is our concern.
0: Eje ki agbadura. Baba wa tin be le orun, a dupe lowo yin, we pe ani yin gege bi balogun loju ogun. Ani yin gege bi alafeyiti. Ani yin gege bi agbara ayeraye ti o wa labe wa lati mu wa duro lati fun wa lokun adupe we pe ani yin gege bi olupese eni ti pese fun gbogbo ani wa ni kikun
2: nitori Kristi lati inu oro re ninu ogo adupe wo pe ani gege bi olugbana gege bi eni ti a le kepe lojo iponju wi pe si wa loju wi pe e si wa niye e si je ke amo ona igbana yi egba ope ati yin wa loruko Jesu adupe wi pe e ko je ke wa pelu awon ti o wa ninu aye awon ti o ngbe igbe aye won lai ni reti awon ti o ngbe igbe aye won lai ni ifokante ileri olorun ti e fun wa latoke wa awon ti ko mo ona igbala yi sugbon awa ni eda lola awa ni eje ke amo ona igbala yi egba ope ati yin wa loruko Jesu je loni bi ati wa loni bi ati ngbekele yin loni bi ati wa ke le si wa loju e si oju emi wa loruko Jesu e la wa loye e je ki oro yin ki ori ibi gbe ninu okan wa loruko Jesu e saanu fun wa e je ki agbekele yin e si je ki igbekele ti a ni ninu yin ki o le mu ere fun wa gege bi ileri yin ninu bibeli adupe wepe ti gbo nitori agbadura loruko Jesu Kristi Oluwa wa loni anwo inu bibeli fun akoko isoji wa ati akoko ise iyanu anwo ohun ti o ye ki a se ni akoko idamu ohun ti o ye ki a se ni akoko idamu opolopo ti o wa ninu aye loni ni oye awon ami igba ikehin ni ko ye ni igbese aye ti wa gege bi enikokan ni idile wa gege bi enikokan ati ni agbajopo aye lapapo ariwo pe o seese ki akoko idamu akoko ebi akoko iyan akoko aini ki o wa le aye Jesu Kristi ti so yi fun wa tele tele wi pe nigba ti opin aye ba nsomo to si wi pe awon nkan won yi yo ma sele okunrin tabi obirin ti ko feti si Kristi tabi ti ko mo eko oro Olorun nipa ohun ti Kristi ti laye awon omo ehin re dara dara nipa awon isele ti yo ma sele ni akoko igba igbeyin ojo iru awon eniyan be won ma ni idayapo iru awon eniyan be won ma ni irewesi okan okan won a ma kururu nitori wi pe oye ko ye won nipa asotele ti bibeli nipa ti igbeyin aye nitori eni ti o ba nri ohun to nsele loni wi pe awon eniyan ninu aye ninu olaju won won le se ohun ija lati pa ara won run ati ninu ijile eko ti imo science ni opolopo ti o wa lorile ede aye ni won ti gbon to be ge to je wi pe won le pa oke aimoye awon eniyan run ni iseju kan eni ti o ba nri nkan won yi boya o ngbo ninu radio tabi o nka ninu iwe iroyin a ma se ni kayebi wi pe ewo lo tun de ba aye yi adabi ohun ajeji loju iru eni be sugbon Jesu Kristi omo Olorun o ti so tele wi pe awon nkan kan yo ma sele ni igba ti igbeyin aye ti o ba sumo to si kini awon nkan ti Jesu Kristi ti o so gege bi a so tele ye ki a wo ninu iwe mimo ki o ma je we pe o ro pe a n so fun o lati ogbon ori eniyan ninu Matthew ori kerinlelogun ese ikejo gbogbo nkan wonyi ni ipilese iponju nihin ni Jesu Kristi n so fun wa wi pe akoko igbeyin aye yo je akoko iponju bi a ba n so nipa oda bi a ba n so nipa eyan bi a ba n so nipa ebi bi a ba n so nipa aisan bi a ba n so nipa gbogbo nkan o je gbogbo nkan wonyi o je iponju ṣùgbọ́n Jésù sọ fún wa wípé èyí ni ìpilẹ̀ṣẹ̀ tàbí ìbẹ̀rẹ̀ ìpọ́njú. Kì í ṣe bẹ́ẹ̀ nìkan, nínú ẹsẹ̀ ìkẹfà ẹ̀yìn ó sì kúrò ogun àti ìdágìrì ogun. Ẹ kíyèsí kí ẹ̀yin kí ó má ṣe jáyà, nítorí gbogbo nǹkan wọ̀nyí kò lè ṣe kí ó má ṣe. Ṣùgbọ́n òpin kì í ṣe ìsinsìnyí. Jésù tí ń laago mọ́, ó tún sọ fún àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ wípé ogun àti ìdágìrì ogun yóò máa ṣẹlẹ̀ ní ibòmíràn, wípé wọn ó sì máa gbúrò rẹ̀. Ó ń sọ fún wa wípé gbàtí àwa pàápàá bí a bá ń kà á nínú ìwé ìròyìn wípé ní apá kan nínú ayé wa yìí, ní àkókò tiwa yìí, wípé ogun bẹ́ sílẹ̀, wípé àwọn ènìyàn pẹ̀lú ohun ìjà olóró tí wọ́n ti ṣe, pẹ̀lú ìmọ̀ tí ọ̀làjú tí ó mú wá sí ayé nísinsìnyí, wípé wọ́n fi ń pa ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn, wọ́n sì fi ń dọ́gbẹ́ sí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn lára. Ó yẹ kí ó yé wa wípé gbogbo nǹkan wọ̀nyí ni Jésù Kristì ni ó ti sọ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ rí nínú ẹsẹ̀ ìkeje, nítorí pé orílẹ̀-èdè yóò dìde sí orílẹ̀-èdè àti ilẹ̀ ọba sí ilẹ̀ ọba, èèyàn àti àjàkálẹ̀ àrùn àti ìṣẹ̀lẹ̀ yóò sì wà ní ibi púpọ̀, kìí ṣe ní ibi díẹ̀, kìí ṣe ní ibi kan ṣoṣo. Ṣùgbọ́n èèyàn, àjàkálẹ̀ àrùn àti ìṣẹ̀lẹ̀ yóò sì wà ní ibi púpọ̀. Bí a bá ń sọ wípé a ò rí oúnjẹ jẹ tó, bí a bá ń sọ wípé ọ̀dá tàbí èèyàn ó dé sí orílẹ̀-èdè púpọ̀, àwọn nǹkan wọ̀nyí ni Jésù Kristì ti sọ tẹ́lẹ̀. Bí a bá sọ pé Jésù Kristì sọ nǹkan tẹ́lẹ̀, kì í ṣe wípé Jésù Kristì ni ó fẹ́ kí ó ṣẹlẹ̀ tàbí òun ni ó jẹ́ kí ó ṣẹlẹ̀. Ṣùgbọ́n gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run, ó ti rí nǹkan wọ̀nyí, èyí jẹ́ ẹ̀bùn tí ó ní gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run, wípé ó ti rí i ṣáájú wípé àwọn nǹkan wọ̀nyí yóò ṣẹlẹ̀, láti kìlọ̀ fún àwọn ọmọ ẹ̀yìn, láti mú kí àwọn ọmọ ẹ̀yìn kí wọn kí ó lè ní ìdákọ̀rọ̀ àti ìgbẹ́kẹ̀lé nínú Ọlọ́run. Èyí ni ó fi ń sọ tẹ́lẹ̀ wípé àwọn nǹkan wọ̀nyí ń bọ̀ wá sórí ilẹ̀ ayé, tí ó sì jẹ́ kí ó yé wa wípé bí a bá ń rí nǹkan wọ̀nyí, kí a má ṣe jáyà, kí a má ṣe jẹ́ kí ọkàn wa kí ó dààmú, nítorí àwọn nǹkan wọ̀nyí kò lè ṣaláìṣẹlẹ̀ tí kí ìgbẹ̀yìn ayé kí ó tó dé. Nínú Matthew orí 24 yìí kan náà, ní ẹsẹ̀ ìkẹsàn-án, nígbà náà ni wọn ó fi yín fúnni láti jẹ ní ìyà, wọn ó sì pa yín, a ó sì kórira yín lọ́dọ̀ gbogbo orílẹ̀-èdè nítorí orúkọ mi. Bí a bá ní ìdáyàpọ̀, inú ni bí ni láti ọ̀dọ̀ àwọn ènìyàn, nítorí wípé àgbà Jésù gbọ́ kí èyí kí ó má ṣe wá ní kàyéfì, nítorí èyí ni ọmọ Ọlọ́run ti sọ fún wa tẹ́lẹ̀ tẹ́lẹ̀ wípé a ó fi wá fún ìyà jẹ. Bí ènìyàn bá ti ń di ọmọ Ọlọ́run, bí ènìyàn bá ti ń kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀, tí ó ti ní ìgbàlà, bẹ́ẹ̀ ni a rí wípé àwọn tí ó wà nínú ayé wọn a máa fìtínà irú ẹni bẹ́ẹ̀, wọn a máa jẹ irú ẹni bẹ́ẹ̀ níyà, wọn a máa pọ́n irú ẹni bẹ́ẹ̀ lójú. Ẹ á ṣe wípé ó ṣẹ̀yìn Ọlọ́run, ẹ á ṣe wípé Ọlọ́run kò mọ̀ nípa rẹ̀, ẹ á ṣe wípé ìgbà tí a di onígbàgbọ́ tí ó yẹ kí Ọlọ́run kí ó máa tọ́jú wa, wípé ó fi wá sílẹ̀ fún ìpinnu àwọn ẹlẹ́ṣẹ̀ rárá. Èyí ni Jésù Kristì ti sọ tẹ́lẹ̀ wípé nínú ayé ẹ ó rí ìpọ́njú, ṣùgbọ́n ẹ tújú ká, nítorí pé mo ti ṣẹ́gun ayé. Nínú Máàkù orí 13 ẹsẹ̀ 12, arákùnrin yóò sì fi arákùnrin fún pípa, àti bàbá yóò fi ọmọ rẹ̀ hàn, àwọn ọmọ yóò sì dìde sí òbí wọn, wọn ó sì mú kí a pa wọn. Ó máa ń yà wá lẹ́nu nígbà tí a bá rí àwọn ìṣẹ̀lẹ̀ mìíràn tí a rí wọn kà nínú ìwé ìròyìn, bí àwọn aráalé bí wọn ó ti dìde sí ara ilé wọn, tí ó jẹ́ wípé ó ṣeéṣe kí ó jẹ́ ọmọ ni yóò dìde sí bàbá tàbí sí ìyá rẹ̀, ó ṣeéṣe kí ó jẹ́ àwọn òbí ni yóò dìde sí àwọn ọmọ. Ó ṣeéṣe nígbà mìíràn bí a bá gbọ́ inú ni bí ni, tí àwọn omode ti won ma nri ni owo obi won o sese ki won se awon nkan miran ti a ma ro we pe bawo ni baba tabi iya se le laju sile ki a se iru iwo si be si omo lati nu re wa awon nkan won ni Jesu Christi ti je ki o di mo fun wa we pe ija tabi aran kan tabi inu ni bini o le sele laarin ebi ninu ese iketala gbogbo eniyan ni yo si korira yin nitori oruko mi sugbon eni ti o ba fori ti titi de opin ohun na le a o gbala awon elomiran ti oye bibeli oye teti sile dara dara ohun ti o ma nfa ipada seyin won ni yi won ma so wipe ki lo de ti o je wipe nigba ti a ti de ni igbala ki lo de nigba ti a ti di omo olorun ni a tun wa ri idujuko iponju ati iya ati inu ni bi ni bayi won ma ro wipe igba ti awon fi aye won fun Christi awon ro wipe koni si inu ni bi ni awon ro wipe koni si iponju o ye ki o ye wa iwo ti o ti wa lodo isu tele tele iwo ti o tin sin isu tele tele iwo ti o tin bo risa tele tele nigba ti o ba fi orisa ati awon emi okunkun ati isu fun ara re nigba ti o ba kon won sile o sese isu ni lati binu nitori we pe o padanu eni ti o je iranse re nitori pe o padanu iwo ti o tin sin tele tele iwo ti o tin bo risa tele tele nitori be ni inu fi ma bi isu ati awon omo ogun re nitori be ki o ma se yawa lenu we pe a ri iponju elomiran won ma so ni aimo kan okan won we pe bi eniyan ba je onigbagbo tooto pe ki o ni aisan lara ki se be aisan ko fi han we pe a ko mo olorun ko fi han we pe a ko ni olorun eyi je idojuko awon ota nitori we pe a ti ni olorun elomiran ma so we pe ko ye ki ebi tun pa wa ko ye ki a tun wa ni airije airimo ko ye ki a wa gege bi alaini nigba ti a je ti olorun Jesu ti so fun wa o ni a o ri iponju o ni iyalede onkun le sele o ni sugbon ki a tujuka ohun ti segun aye eyi ni o ma mu wa lati lo gbadura oranti awon omo Israeli nigba ti a mu won lo si ile Egypt lati odo Joseph ti Jacob ti o wa pelu awon baba nla mejila ti won tedo si Egypt Olorun fe mu won kuro ni Egypt o fe mu won lo si ile Kenani petisimi dara dara nigba ti won tedo si Egypt ti ara tu won won ran ti wipe Kenani wa won ran ti wipe Egypt ki se ibi itedo tabi ile won ara tu won won be si ni kole won be si ni gbadun won ro wipe awon tun fe jade mo eyi ni Olorun fi gba Pharaoh ti ko mo Joseph lo fi gba alaye gba ti inu ni bi ni de gba ti iya de gba ti iponju de ni won be si ni gbadura wipe Olorun ran ti wa o Olorun ran ti ileri re Olorun ran ti wipe Egypt ki se ile wa Olorun ran ti ileri to ti se fun Abraham baba nla wa wipe o mu wa jade kuro ni Egypt eyi ni Olorun wa fi so wipe igbe awon omo Israeli o de eti ohun ohun wa so kale nisisiyi lati gba won la lati mu kuro ni Egypt bakan na ni fun iwo ati emi awa ti a wa ninu aye igba miran a ki ranti wipe aye yi ki se ile wa a ki ranti wipe orun ni ile a ki ranti wipe Jesu Christi ti lo pese aye sile fun wa ati wipe o nbo wa bi ara ba tu wa bi o ba dagbe bi eni pe ani ani to ati ani sheku ati gbadura asoro nitori owo ti wa omo ti wa iyawo ti wa ile gbegbe nko o ti wa oko ayokede nko o ti wa a n fi oko kan paro miran ni iru igba be a ki ranti wipe aye ki se ile wa sugbon nigba ti olorun ba gba iponju die laaye inu ni bi ni die laaye ati nkan wonyi to n de ba ninu igbesi aye wa ti o ba gba die die laaye ninu won igba yi gan la ma raye gbadura igba yi la ma sunmo olorun igba yi la ma ran olorun leti awon ileri re eyi ni olorun fi ma n gba awon nkan be laaye ni igba kookan sugbon ti mo n so ni wipe Jesu Christi o ti so fun wa wipe awon nkan wonyi yo sele ninu aye o si bo se akoko ti wa wipe awon nkan wonyi n sele into ebe ki a ma je ki o ya wa lenu nitori we pe ko le salai se sugbon opin ki se isisin yi je ki a wo Mark yi ori ketala ese ketala gbogbo eniyan ni yo se korira yin nitori oruko mi sugbon eni ti o ba fori ti titi de opin oun na li augbala en je ki o ye wa wi pe bi abati fi aye wa fun Jesu Kristi bi abati gba okan wala eyi ko je wi pe gba ti ati ti gba okan wala a le pada sinu ese a le pada sinu aye nitori pe ati di omo Olorun lai lai omo Olorun la ma je Jesu Kristi ni rara ko ri be awon elomiran won ti ro wi pe gba ti awon ti ni gbala lekan bi awon ti le pada sodo isu bi awon ti le bohun ti won pada lo sinu aye wi pe a o gba won la sibe sibe rara oni eni ti o ba fori ti titi de opin oun na li a o gbala awon elomiran won ma ni eko eke eko itanje won ma so wi pe bi eniyan ba ti je omo Olorun ni gba kan ri titi lai ni o ma je omo Olorun won ma so wi pe bi eniyan ba ti je eni ti o wa ninu ore ofe ni gba kan ti o ti je eni igbala ti o ti je ni ti adari ese reji eni ti a ko oruko re sinu iwe eye Olorun wi pe titi lai ni o ma je omo Olorun bibeli ni rara ko ri be o ni eni keni ti o ba fori ti titi de opin oun na li a o gbala ṣugbọn Jesu Kristi n sọ o ni igba ti a ba ri awọn nkan wọnyi awọn ikanju ti o wa ninu aye awọn idayapo ti o wa ninu aye awọn ti o le mu ki ọkan rẹ wẹsi ti o wa ninu aye awọn aini ebi eyan ti o wa ninu aye wepe ki a ma ṣe je ki ọkan wa ki o daamu ki a mọ wepe awọn nkan wọnyi ko le ṣalai ri bẹẹ wepe o ti le ju bẹẹ lọ bi a ba wo Luke ori kọkanlelogun Luke ori kọkanlelogun ese kọkanla isele nla yo si wa kaakiri ati iyan ati ajakale arun ohun eru ati ami nla yo si ti orun wa ni ese ikeedogbon ami yo si wa li ohun ati li osopa ati ni irawo ati lori ile aye idamu fun awon orile ede nitori ipaya ti ariwo aya awon eniyan yo ma ja fun iberu ati fun ireti nkan won ni ti nbo sori aye nitori awon agbara orun le o mititi eyi ni Jesu Kristi so ki awon omo eyin ki o ba le mo saju wi pe igba iponju wi pe yo wa ninu aye ṣugbọn a je ki o ye wa wo pe ki a tujuka a je ki o ye wa wo pe ki a gbẹkẹle Olorun eyi ni a fi n be lọwọ ara wa wo pe kini bibeli so wo pe o ye ki a se ni akoko idamu ni akoko iponju ni akoko ebi ni akoko iyan ni akoko airije ni akoko airimu ni akoko airisese ni akoko ti o je wipe a o ti e le rowo lesan ni akoko ti o je wipe a o le toju omo daada ni akoko aisan ni akoko ajakale arun kini o ye ki a se nigba ti a ba ri awon idamu wonyi kin to so ohun ti o ye ki a se je ki n fi to o leti wipe awon ti ko lọlọrun awon to je alaigbagbo nigba ti won ba ri awon isele ti o n sele lórílẹ̀ èdè ayé àti ní àrọ́wọ́tó wọn ọ̀pọ̀lọpọ̀ nǹkan ni wọ́n máa ń ṣe ní àkókò ìdààmú ní àkókò àìsàn ní àkókò inú níbíni ní àkókò tó jẹ́ wípé ìpọ́njú pọ̀ fún àwọn ènìyàn ìkan àwọn ẹlòmíràn wọn a máa pokùnso jẹ́ kí a wo Samuel kejì orí kẹtàdínlógún Samuel kejì orí kẹtàdínlógún láti ẹsẹ ìkẹtàlélógún nítorí Ahitofeli sì rí i pé wọn kò fi ìmọ tirẹ ṣe ó sì di kẹtẹkẹtẹ rẹ ní gàárì ó sì dìde ó lọ ilé rẹ ó sì palẹ ilé rẹ mọ ó sì so ó sì kú a sì sin sí ibojì bàbá rẹ èyí jẹ́ àkókò ogun àkókò wàhálà nítorí wípé Absalom dìde ogun sí bàbá rẹ̀ Dáfídì Ahitofeli yìí ó kí Absalom lẹ́yìn nígbà tí ó wá rí wípé ìmọ̀ràn àti ìmọ̀ ti ohun fun Absalomu pe ko mu se o si ro we pe bi Davidi bi ba segun Absalomu o daju we pe o ni lati fi iya je ohun nitori iya ti iponju ti nbo ti ti Absalomu ti o fe fa wa si ori ara re ati sori Aitofeli eni Aitofeli ni o fi lo poku so eni a ma ri we pe opolopo ma nse ni aye ti wa yi nitori we pe won ko ni igbagbo ninu Olorun won ko ni igbagbo we pe bi nkan ti le le loni we pe yo ro lola won ko ni igbagbo we pe o sese bi ekun pede ale kan we pe ayo nbo lo ro nitori aini reti won nitori aini igbagbo won nitori aile igbekele Olorun nitori won ro gbogbo nkan pin wi pe ko tun se ohun ti androde iru awon eni be won lo pokun so won si ku iru eni ti o se para re bayi boya o ro wi pe ohun fe pokun so lati bo kuro ninu ijangbon lati bo kuro ninu ibinu lati bo kuro ninu iponju iru eni be o fi ara re sinu orun apadi laito ojo yo se wa nibe titi lai yo ma jo ninu ina joku titi lai lai nitori be oye ki o ye wa we pe bi a ba ni wahala bi a ba ni inu ni bini bi a ba ni iponju bi a ba ni idamu okan eyi ko so wi pe ki a lo pokun so o ye ki a mo wi pe a ni Olorun o ye ki a mo wi pe Olorun yo gbo ti wa o ye ki a mo wi pe Olorun yo pese fun wa ohun ti o ye ki a se ni wi pe ki a rolu Olorun ki a lo si odo Olorun ki a gbadura ki a wole fun Olorun ki a so fun wi pe ohun ni igbekele wa kini awon elomiran ma nse ni akoko idamu bayi ohun ti awon elomiran ma nse ni wi pe won a lo da majemu pelu satani ati pelu awon emi okunkun se oranti ohun ti a so ni ose ti o koja nigbati mo fi la oloye ewu ti o wa ninu gbigbekele eniyan ewu ti o wa ninu gbigbekele oro ewu ti o wa ninu gbigbekele eleran ara ti mo bi so fun o wi pe awon elomiran won a ba iku da majemu won a ba iku kumule awon elomiran won a pada lo sinu egbe okunkun won a so wi pe awon fe abo se o ranti wi pe a ka ninu Isaiah ni ose ti o koja wi pe iru eke abo eke be wi pe omi ti o kun gege bi idaju Olorun ni o gba won lo ati wi pe gbogbo majemu ti awon won yi ti won ba ikuda gbogbo majemu ti awon iwon yi ti won ba ipo kuda wi pe idaju Olorun ni o gba won lo patapata ari iru eni bayi ninu bibeli Saul oba kini ni Israeli ti o tun lo wa awon abokulo awon aje awon oso ti o nfe lati gbo nkan kan lenu won igba ogun na ni igba ogun o je igba ti okan ma npo ororo igba ogun o je igba ti irewesi ma nde ba okan igba ogun igba ini igba iyan igba irije igba irimu o je igba ti okan ma nda mu pupo iru akoko yi ni Saul wa won ti wo pe Saul je eni to ti ni iyipada okan eni ti o ti ni okan titun ti a fun latowo Olorun sugbon nigba yi o dabi eni we pe ohun paapa o ti ko Olorun sile ni igba ti o koko dori oye o ti ari ti o se ni we pe gbogbo awon elemi okunkun gbogbo awon ti o je wi pe won ko l'Olorun ti won lo emi alalupaida emi oso emi aje gbogbo won ni Saul ni o le kuro ni ilu ti ko je ki won ki o ri bi gbe sugbon nigba ti o wa ri idamu o tun wa n wa won kaakiri wo Samuel kini ori kejidinlogbon Samuel kini ori kejidinlogbon lati ese ikeje Saul si wi fun awon iranse re pe e ba mi wa obirin kan ti o ni emi aboku soro emi o si to lo emi o si bere lodo re awon iranse re si we fun o pe wo obirin kan ni Endori ti o ni emi aboku soro so ranti pe mo ni Saul yi tele tele o ni iyipada okan e je ohun ti a ma n pe ni igbala ninu majemu titun e je ohun ti a ma n pe ni ki eniyan ki o di atunbi ninu majemu titun a fun ni okan miran okan titun sugbon o ti di apeyida ko le bo Olorun soro mo ko mo wi pe bi onigbagbo bi eni ti o ti ni yi pada okan o ba ni wahala bo ba ni ikonju bo ba ni idamu bo ba ni inu ni bi ni bi o ba ni ogun ni igbese aye re ogun abele o ti o ye ki a se ni wi pe o ye ki a ro lu olorun o ye ki a do bale gba la ja ni waju olorun ki a so fun olorun wi pe ba ti to re o ba se rire o bi agbese aye wa ti rire a nfe ki olorun ki o wa ran wa lowo so lo le se be ko le ron pada awon nkan ti o ti wa si igbese aye re e ni a firi wi pe ise se Saul yi nihi je ki a wo nigba ti o koko dori e mo so tele wo pe ohun ti o se ni pe o le iru awon eniyan wonyi o le won kuro ni ilu o le won kuro ni orile ede Israeli ni ese ikesan obirin na si da lohun pe wo iwo sa mo ohun ti Saul se ti ohun ti ke awon aboku soro obirin ati awon aboku soro okunrin kuro ni ile na nje e ha se ti iwo dekun fun emi mi lati mu ki won ki o pa mi obirin yi ti o je aboku soro ti o ni emi aboku lo eruba nigba ti o gbo oruko Saul ko mo we pe Saul ti a di apeyinda ko mo we pe ohun ti Saul ko sile tele tele ebi re ti o ti jade lati enu re o tun fe ko won je iwo nko elomiran iwo to ti jewo niwaju opolopo awon eniyan we pe ati gba okan re la ti o ti so wi pe o ti kuro laarin awon ti o ni emi kemi emi ti o n gbe won sanle o ti kuro ninu ijo ti won ti n wo so funfun ti won mu omi lati inu igo o ti kuro laarin awon ti won lo si eti okun ti won ro wi pe eti okun ni agbara wa o ti kuro ni aarin awon oso ati aje awon elomiran ti won ti kuro laarin iru awon eniyan be mi won ba ni wahala o se se boya won ti n gbadura won o si ti ibimo tabi ise ni o si tabi owo ni o duro lowo won tabi won gbianju lati kole fun igba pipe sugbon won o ti le kole yi tan a ma ri ru awon eniyan be won a tun ma yo kele kele lo si odo awon adahun se won a tun ma yo kele kele lo si awon ti won rubo awon ti ma ni lo mu eran wa lo mu ti bi wa lo mu ton wa iwo to ti lo lorun tele tele iwo to ti gba Jesu Kristi gbo tele tele iwo to ti jeri igbala ni idapoju ile ati loju opolopo awon eniyan e se ta tun ri o to je iwo na lo tun mu adie sabe agbada to tun lo nba baba asale kan loru ah o je iwa apeyida eyi ni ari ti Saul se awon elomiran won aso funfun to ti jo tele tele e se ti o tun je wipe iwo lo tun lo sodo abani ranso lo ni ki won ran aso fun ki se deeper lo nlo ni sa ranso mo mo nkan toju mi ri mo mo iya ti mo nje mo mo ikanju ti mo ba pade omo o le lo awon omo o le lo sile iwe iyawo ro njeje awon ana papa oju se to ye ki ma se fun awon ebi mi ati fun awon ana mi o le se nu aso fun mi bi nkan to ba ma da ko da ewo mo nkan to nse o mo wipe o fe ki olorun ki o ko eyin si e o fe ki satani ki o tun ma damu re awon elomiran bi aniri won ni ile ise won tun lo sodo awon aboku soro awon aboku lo won lo sodo awon oso awon aje nitori pe won fe bimo bi o ba si bi won pe arabirin se o si nkan o e ma je ki ese yin ki o ye ni ile olorun a o ri yin dede se ko si nkan ani ko si nkan ani sugbon sin mo ti mo bi tagbara wa nitori pe se o mo emi na omo deeper ni mi o pe ta ti John lo sugbon omi bayi lati igba ti mo ti dele oko mi o loyun kan lataro daleri sugbon mo ti debi kan sin ibe to ba debe agbara wa nbe iru agbara wo agbara okunkun agbara to ran eniyan lo sorun apadi agbara to n gba omo latodo igi agbara to n gba omo latodo awon emi esu omo to ma se ku pa e lo fe lo gba lodo igi awon omo raun raun omo ti ki gbo taye omo ti ki mo nkankan omo ti o je pe bo ran si lo sile iwe ko ni le lo iru omo wo lo nfe o mo wi pe iru awon omo be awon omo to tun da wahala kun wahala lori obi ni nitori be won so pe awon ti ri bi kan ti agbara wa ko si bomiran tagbara wa ninu Jesu lagbara wa ninu eje Jesu lagbara wa ninu eko yin rere lagbara wa ninu adura ninu oruko Jesu ni agbara wa elomiran tun ma lo ko oruko awon angeli a lo si ipade a lo ri won won se ipade ita nibi kan ipade ita gbangba na won daruko angeli won wa ni anfani se mo pe nibi o soro lati ri oluso agutan wa a wa ni church na a wa ninu ijo odun kan odun meji ati e fe ri oluso agutan a le ri oluso agutan gba ti mo lo si ipade ita gbangba nibi kan ti mo so pe mo fe ri evangelist kia ni mo ri evangelist on lo adako awon oruko angeli on lo fun mi nkan to ma se ko pa eniyan o fe gba ijoba olorun lowo re eyi ni ari ti Saul se wo ese ikejo Saul si pa ara re da o si mu aso miran wo o si lo awon awon omokunrin meji si pelu re won si wa si odo obirin na li oru won fi okunkun boju o si wi pe emi be o bi emi aboku soro da nkan fun mi ki o si mu eni ti emi o daruko re fun o wa si oke fun mi eyi ni awon elomiran ma nse ni akoko idamu ni akoko airije ni akoko wahala iru awon eniyan be won je awon ti ko foriti ni Matthew ori kerin lelogun Matthew ori kerin lelogun ese ikejila ati nitori ese yo di pupo ife opolopo yo di tutu nitori ese yo di pupo ife opolopo yo di tutu nitori be olorun kilo fun wa we pe ki a ma se bi awon ti ko lo olorun kini ari ti awon elomiran ton ma nse ni akoko idamu akoko airije akoko airimo awon elomiran won teko leti won lo si oke okun bi o tile je wipe lohun ko si egbe awon onihirere ko si bi ti won ti le gbo oro olorun lekun rere sugbon sibe sibe won sa lo awon elomiran bi won ti le fe fi to oluso agutan leti ki se lati gba emo ki se wipe ki a le to won si ona ti o dara ohun ton ma nse ni pe won akanko iwe here here kan won so pe oluso agutan o pe ti mo tin gbero yi pe mo fe lo si ile okere nitori pe awon mo ro njeje nihin iyawo ori nkan nihin e bayi nlo e bayi nse nitori be awon ti lo o e ka ma gbadura fun o iru adura be se adura adura to le duro de adura to le wa gba fun ara re o ti lo o wa nko iwe ranse wi pe ki oluso agutan ki o ma gbadura fun o se ife olorun niyan se eyi ki se iwa awon alaigbagbo akoko si fun mi lati ka nkan wonyi ninu bibeli nitori pe opolopo ni o se awon nkan wonyi awon elomiran won ki ronu pada ni akoko iponju eyi ti iponju yi ibamu osomo olorun e ti ekun won omije won ibamu won somo olorun e ti iponju ati iya ti o nje won e ti ibamu won somo olorun won ki se be ni akoko iponju akoko airije won tun ma bu olorun won tun ma ba olorun ja ye ke awo iwe ifihan ori kesan iwe ifihan ori kesan ese ogun ati ese ikokan lelogun sugbon awon eniyan yoku ti akoti ipa eyonu wonyi ti a ko si ti ipa eyonu wonyi pa won si ko si ronuku ada ise owo won won ki o ma se sin awon emi esu ati ere wura ati ti fadaka ati ti ide ati ti okuta ati ti gimo awon ti ko le riran.

àwa tí a mọ Ọlọ́run gẹ́gẹ́ bí Olúwa àti Olùgbàláwa, kí ni ó yẹ kí a ṣe? Ní àkókò ìpọ́njú, ohun kìíní tí ó yẹ kí a ṣe, a sọ fún wa nínú Bíbélì, nínú Jòhánù orí 14 ẹsẹ̀ 1. Jòhánù orí 14 ẹsẹ̀ 1. Ẹ má ṣe jẹ́ kí ọkàn yín dàrú, ẹ gba Ọlọ́run gbọ́, ẹ gbà mí gbọ́ pẹ̀lú. Èyí ni ìṣísẹ̀ àkọ́kọ́ tí onígbàgbọ́ ní láti gbé ní àkókò ìpọ́njú, àkókò àìsàn, àkókò inú níbí ni. Ó ní ẹ má ṣe jẹ́ kí ọkàn yín dàrú. Ohun tí èṣù máa ń gbìyànjú láti ṣe ni wípé bí a bá ní ìdààmú, bí a bá ní wàhálà, bí a bá ní inú níbí ni, a jẹ́ kí àyà kí ó fò wá, a mú ìdààmú wọ inú ọkàn wa, a jẹ́ kí a gbàgbé àwọn ìlérí Ọlọ́run, a jẹ́ kí a gbàgbé àti gbàdúrà àti képe Ọlọ́run. Èyí ni Jésù Kristì fi ń sọ fún wa wípé kí a ṣẹ̀ṣọ́ lórí ọkàn wa, kí a ṣẹ̀ṣọ́ lórí èrò inú wa, kí a má ṣe jẹ́ kí ọkàn wa dàrú, kí a gba Ọlọ́run gbọ́. Ṣé o mọ̀ wípé Ọlọ́run ó jẹ́ alágbára? Kì í bá tì ní, kò sí kò ṣeé ṣe fún Ọlọ́run. Kí o sì rántí wípé ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ ìyanu tí a ń kà nípa rẹ̀, wọ́n jẹ́ àwọn iṣẹ́ ìyanu tí ó ṣẹlẹ̀ ní àkókò ìpọ́njú, àkókò inú níbí ni, àkókò ìyà fún àwọn ọmọ Ọlọ́run. Àwọn ẹlòmíràn wọ́n máa ń rò wípé èéṣe tí a fi ní ìpọ́njú báyìí, èéṣe tí a fi ní àjálù wàhálà báyìí. Ó yẹ kí o mọ̀ wípé àkókò ìpọ́njú ni a máa gbára Ọlọ́run. Wo àwọn iṣẹ́ ìyanu tí Ọlọ́run ṣe fún àwọn ọmọ Ísíráẹlì nínú Májẹ̀mú láéláé. Wo iṣẹ́ ìyanu tí Ọlọ́run ṣe tí a ń kà nípa rẹ̀ nínú Májẹ̀mú titun. Àkókò wo ni Ọlọ́run ṣe àwọn iṣẹ́ ìyanu wọ̀nyìí? Ṣe rántí àwọn ọmọ Ísíráẹlì tí mo mẹ́nu kàn lẹ́ẹ̀kan. O rí wípé wọ́n ń lọ ní ọ̀nà ní aginjù. Bí wọ́n ti dé etí òkun pupa, bẹ́ẹ̀ ni a rí wípé àwọn ọmọ Íjíbítì tí wọ́n gbẹ́kẹ̀lé kẹ̀kẹ́, tí wọ́n gbẹ́kẹ̀lé ẹṣin, bẹ́ẹ̀ ni wọ́n lé wọn bá. Ìgbà yìí gan ni agbára Ọlọ́run ni ó farahàn rántí wípé iṣẹ́ ìyanu yìí ti pínpín òkun pupa níyà. Ó jẹ́ àkókò ìpọ́njú, àkókò ìyà, àkókò ìdààmú fún àwọn ọmọ Ísíráẹlì. Rántí tí a bá ń sọ wípé odi Jericho wó lulẹ̀, àkókò wo ni odi Jericho wó lulẹ̀? Ó jẹ́ àkókò ìyà, ó jẹ́ àkókò ogun fún àwọn ọmọ Ísíráẹlì. Ṣe rántí pé Joshua ó gbàdúrà, ó ní kí oòrùn kí ó dúró ní ipò rẹ̀, kí òṣùpá kí ó dúró ní ipò rẹ̀. Àkókò wo ni? Àkókò ogun ni. Ṣe rántí ìṣẹ́gun tí Dáfídì ní lórí Gòláàtì? Àkókò wo ni? Àkókò wàhálà ni, àkókò ogun ni. Nítorí bẹ́ẹ̀, ó yẹ kí ó yé wa wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn iṣẹ́ ìyanu tí a ń kà, ó jẹ́ àkókò ìpọ́njú fún àwọn ọmọ ẹ̀yìn, àwọn tí ó tẹ̀lé Ọlọ́run. Bí a bá sì wo inú Májẹ̀mú titun, bí a bá sọ wípé Jésù Kristì ti dìde, ó sì sọ fún ìkún omi àti àwọn nǹkan tí ó ń bì lu omi wípé kí ó dákẹ́, jẹ́ àkókò wo ni? Àkókò wàhálà ni, àkókò tí àwọn ọmọ ẹ̀yìn tí ọkàn wọn dàrú, tí ọkàn wọn dààmú, tí wọ́n ké pe Olúwa. Ṣe rántí wípé ìgbà tí a sọ wípé ilé túbú ṣì ṣe sílẹ̀, a sì tú gbogbo èdè àwọn tí ó wà nínú túbú, àkókò wo ni? Àkókò tí Saulu, Paulu nísinsìnyí, àti Sila tí wọ́n ń jìyà, àkókò igan ni. A rí pé Ọlọ́run mú wàhálà wọn kúrò. Nítorí bẹ́ẹ̀, rántí àwọn ìlérí Ọlọ́run. Ó rántí Shedraki, Meshaki àti Abednego, bí a ṣe tú wọn sílẹ̀, bí a ṣe dá wọn sílẹ̀ kúrò nínú iná ìléru. Àkókò wo ni? Àkókò inú níbí ni, láti ọ̀dọ̀ Nebukadnezari. Nítorí bẹ́ẹ̀, bí ìdààmú bá dé, ó yẹ kí ìdààmú yìí kí a sọ di àkókò iṣẹ́ ìyanu. Bí a bá ní inú níbí ni, kí a sọ àkókò inú níbí ni yìí kí a sọ di àkókò iṣẹ́ ìyanu. Bí a bá ní ìpọ́njú, àìríjẹ, àìrímu, àìrówó ilé san, kí a sọ àkókò wàhálà yìí kí a sọ di àkókò iṣẹ́ ìyanu. Nítorí bẹ́ẹ̀, ẹ má ṣe jẹ́ kí ọkàn yín dàrú. Ẹ gba Ọlọ́run gbọ́, ẹ gbà mí gbọ́ pẹ̀lú, ẹ gba Jésù Kristì gbọ́ pẹ̀lú. Èyí ni Jésù Kristì ń sọ fún wa. Kì í ṣe bẹ́ẹ̀ nìkan. Wo Tẹsalóníkà 2 orí 1 ẹsẹ̀ 7. Tẹsalóníkà 2 orí 1 ẹsẹ̀ 7. Àti fún ẹ̀yin tí à ń pọ́n lójú, ìsinmi wà, ìsinmi pẹ̀lú wa nígbà ìfarahàn Jésù Olúwa láti ọ̀run wá, láti nínú ọ̀wọ́ iná pẹ̀lú àwọn áńgẹ́lì

lágbára rẹ̀. Ó ní àwa tí à ń pọ́n lójú, àwa tí a ní wàhálà, àwa tí a ń dá yàpọ̀, kí a sinmi nínú ìlérí Ọlọ́run, kí a sinmi pẹ̀lú àwọn àyànfẹ́, kí a sinmi pẹ̀lú àwọn ènìyàn mímọ́, kí a má ṣe jẹ́ kí ọkàn wa kí ó dààmú, kí a máa sá sókè sá sódò ní wíwá ìrànlọ́wọ́ lọ sí ọ̀dọ̀ àwọn ènìyàn, kí a kó gbogbo àníyàn wa lé Olúwa nítorí òun ṣe ìtọ́jú wa. Wo Pétérù kíní orí karùn-ún ẹsẹ̀ ìkeje. Pétérù kíní orí karùn-ún ẹsẹ̀ ìkeje. Ẹ máa kó gbogbo àníyàn yín lé nítorí tí òun ṣe ìtọ́jú wa. Jẹ́ kí a wo orí Dáfídì orí 160. Orin Dáfídì orí 160. Èyí ni ní 1:1. Láti ẹsẹ̀ ìkíní, èmi ó gbé ojú mi sí orí òkè wọn ni, níbo ni ìrànlọ́wọ́ mi ti ń wá? Níhìn-ín ni olórin Dáfídì ló ń sọ fún wa wípé nígbà tí kò sí ìrànwọ́ nínú ayé, nígbà tí kò sí ìrànwọ́ ní ìsàlẹ̀ ilẹ̀, nígbà tí kò sí ìrànwọ́ ní ọ̀gbun, nígbà tí kò sí ìrànlọ́wọ́ lọ́dọ̀ àwọn ènìyàn, wípé òun ó gbé ojú sí orí òkè wọn ni, níbi tí ìrànlọ́wọ́ yóò ti wá. Ìrànlọ́wọ́ mi ti ọwọ́ Olúwa wá, tí ó dá ọ̀run òun ayé. Ẹni ó yẹ kí ó jẹ́ ìdákọ̀rọ̀ wa, ẹni ó yẹ kí ó jẹ́ ìgbẹ́kẹ̀lé wa, èyí ni ó yẹ kí ó jẹ́ ìtìlẹ́yìn fún ẹnì kọ̀ọ̀kan wa. Ìrànlọ́wọ́ mi ti ọwọ́ Olúwa wá, Olúwa tí kì í bá tì, Olúwa tí ọ̀rọ̀ rẹ̀ kì í yẹ̀, Olúwa tí ìlérí rẹ̀ kì í tà sé. Ìrànlọ́wọ́ mi ó ti ọwọ́ Olúwa wá, Olúwa tí ó dá ọ̀run òun ayé. Bí o bá ronú lórí ọ̀rọ̀ tí a ń kà yìí, Olúwa tí ó ní agbára tó tóbi tó bẹ́ẹ̀ gẹ́, tó ga tó bẹ́ẹ̀ gẹ́, láti dá ọ̀run òun ayé. Àwọn nǹkan kéékèèké tí ó wà ní ìgbésí ayé wa, àwọn nǹkan wọ̀nyí yóò ha ṣòro fún Ọlọ́run tí kì yóò lè ṣe? Rárá, kò sí ohun tó ṣòro fún Ọlọ́run láti ṣe. Ní ẹsẹ̀ kẹta, òun kì yóò jẹ́ kí ẹsẹ̀ rẹ kí ó yẹ̀. Mi ò gbọ́ àmì rẹ tó. Òun kì yóò jẹ́ kí ẹsẹ̀ rẹ kí ó yẹ̀. Ẹni tí ó ń pa ọmọ kì yóò tó gbé. Kíyèsí, ẹni tí ń pa Ísírẹ́lì mọ́ kì í tó gbé. Bẹ́ẹ̀ ni kì í sùn. Olúwa lé olùpamọ́ rẹ, Olúwa lé òjìjí rẹ, lé ọwọ́ ọ̀tún rẹ. Oòrùn kì yóò pa ọ́ nígbà ọ̀sán, tàbí òṣùpá nígbà ooru. Olúwa yóò pa ọmọ kúrò nínú ibi gbogbo. Olúwa yóò pa ọmọ kúrò nínú ibi gbogbo. Ìbáṣe ibi àjàkálẹ̀ àrùn, ìbáṣe ibi àìsàn, ìbáṣe ibi àìríjẹ, ibi àìrímu, ibi ìyàn, ibi ogun abẹ́lé. Olúwa yóò pa ọmọ kúrò nínú ibi gbogbo. Yóò pa ọkàn rẹ mọ́, Olúwa yóò sì pa àlọ àti àbọ̀ rẹ mọ́, láti ìgbà yìí lọ àti títí láé láé. Ẹ jẹ́ kí a dìde kí a sọ fún Ọlọ́run wípé ìrètí wa wà nínú Ọlọ́run. Ẹ jẹ́ kí a dìde kí a gbàdúrà sí Ọlọ́run, kí a ké pe Ọlọ́run bí ó bá ti jẹ́ àpẹyìndà, bí ó bá ti jẹ́ àwọn tí ó tún padà lọ sí ọ̀dọ̀ àwọn ẹ̀mí abókúlò, tí ó tún padà lọ sí ọ̀dọ̀ àwọn oṣó àti àwọn àjẹ́, tí ó sọ wípé òun wa ọmọ káàkiri, òun wa iṣẹ́ káàkiri, òun wa dúkìá ayé yìí lọ́dọ̀ àwọn èṣù àti ẹ̀mí, àti àwọn ẹ̀mí èṣù. Sọ fún Ọlọ́run wípé òrònú padà láti ìsinsìnyí lọ, wípé ìwọ máa gbé ojú rẹ sí orí òkè wọn ni, níbi tí ìrànlọ́wọ́ rẹ ti ń wá. Wípé láti ìsinsìnyí lọ, ìrànlọ́wọ́ rẹ yóò máa ti ọ̀dọ̀ Olúwa wá, àti wípé òun yóò máa pa ọmọ, àlọ́ rẹ àti àbọ̀ rẹ yóò jẹ́ olùpamọ́ rẹ ní ìgbà gbogbo. Ní àkókò wàhálà yìí, ní àkókò inúnibíni, ní àkókò ìpọ́njú, ní àkókò ọ̀dá, ní àkókò àìríjẹ, ní àkókò àìrímu, ẹ jẹ́ kí a gbẹ́kẹ̀lé Ọlọ́run. Ẹ jẹ́ kí a sinmi lé Olúwa. Ẹ jẹ́ kí a kó gbogbo àníyàn wa kí a kó lé Olúwa. Ẹ jẹ́ kí a gbàdúrà pẹ̀lú ìgbàgbọ́, kí a mọ̀ wípé Ọlọ́run fún ara rẹ̀ tí ó dá ọ̀run àti ayé, ó tóbi tó láti gbà wá, ó tóbi tó láti pèsè fún wa, ó tó, ó sì ní nǹkan tó láti pèsè fún wa. Ẹ jẹ́ kí a sọ fún Ọlọ́run wípé a ó gbẹ́kẹ̀lé, a ó dì í mú, a ó dúró tì í títí dé òpin. Kí a mọ̀ wípé bí ẹkún tilẹ̀ pẹ́ ìyálẹ́ kan, ayọ̀ ń bọ̀ ní òwúrọ̀ rẹ̀, àti pé Jésù ẹni tí a ń retí ò ní pẹ́ dé.
bí ó bá sì jẹ́ yóò kó àwọn àyàn fẹ́ lọ sí ilé ògo. Rọ́lọ́ Ọlọ́run di àgbélébo Jésù Kristì mú yóò sọ fún wípé nínú wàhálà inú ayé yìí, nínú ìpọ́njú inú ayé yìí, wípé ó dúró pẹ̀lú Ọlọ́run, ó sì forí tì í títí dé òpin, àti wípé orí ọ̀fẹ́ Ọlọ́run yóò wà pẹ̀lú rẹ. Ọlọ́run yóò sì máa pa ọmọ, yóò máa tọ́jú rẹ, yóò máa pèsè fún ọ ní kíkún láti inú ọ̀rọ̀ rẹ nínú òjò. Sọ fún Ọlọ́run wípé ìgbẹ́kẹ̀lé rẹ wà nínú Ọlọ́run, wípé ìgbẹ́kẹ̀lé rẹ kò sí nínú ohun ayé yìí, kò sí nínú àwọn agbára òkùnkùn. Inú ayé yìí wípé ìgbẹ́kẹ̀lé rẹ ó wà nínú Ọlọ́run nípa ìṣòṣo.

0: Ẹ jẹ́ kí a gbàdúrà.
1: Bàbá wa tí ń bẹ lé ọrùn, a dúpẹ́ fún ìdánilójú tí àwọn akọrin fún wa wípé òun ńlá ni Ọlọ́run wa yóò ṣe. Bí a ti wá lónìí tí a sì ń gbọ́ ọ̀rọ̀ yín, a ń bẹ̀ yín wípé ohunkóhun tí yóò jẹ́ ìdìnà níwájú wa, tí kò ní jẹ́ kí àwọn ohun ńlá tí Ọlọ́run fẹ́ ṣe kí ó di mímú ṣe ní ìgbésí ayé wa, pẹ̀lú agbára yín, pẹ̀lú iná tí jó àwọn nǹkan wọ̀nyí run, ẹ bá a mú ọ kúrò kí ẹ jó wọn run pátápátá ní orúkọ Jésù. Ìbá ṣe ní ìgbésí ayé wa, ìbá ṣe ní àrọ́wọ́tó wa, ìbá ṣe nínú ẹbí wa, ìbá ṣe láti ọ̀dọ̀ àwọn ọ̀tá àti ẹ̀mí ni wọ́n fẹ́ gbé ogun dìde tí àwọn nǹkan ńlá tí Ọlọ́run fẹ́ ṣe ní ìgbésí ayé wa tí yóò fìdí mímú ṣe, ẹ bá wọn mú ọ kúrò ní orúkọ Jésù. Ìbùkún àtọ̀run wá, ìbùkún ti ìgbàlà, ìbùkún ti ìsọdi mímọ́, ìbùkún ti ìfi agbára ẹ̀mí Ọlọ́run kún ni, ìbùkún ti ìdáǹdè, ìbùkún ti ìmúniláadá àti ti ìpèsè gbogbo, ẹ jẹ́ kí ó jẹ́ ti àwọn ènìyàn yín. Bí a ti ń wọ ọ̀rọ̀ yín lónìí, ẹ ṣe wà lójú, ẹ fi ọwọ́ tọ wa lọ́kàn, ẹ kọ́ wa, ẹ tọ́ wa sí ọ̀nà tí ó dára. Bí ẹ sì ti ń kọ́ wa tí ẹ ń tọ́ wa, ẹ jẹ́ kí oore ọ̀fẹ́ àtọ̀run wá, kí ó fi ọkàn wa ṣe ibòjókòó, kí a lè tẹ̀lé ọ̀rọ̀ yín títí a ó fi rí Jésù lójúkojú, ní orúkọ Jésù Kristì Olúwa wa. Lónìí a ń sọ̀rọ̀ lórí ìgbàgbọ́ àti ìgboyà nínú ìsìn Ọlọ́run. Ìgbàgbọ́ àti ìgboyà nínú ìsìn Ọlọ́run. Nínú ìwé Hebrew ní Májẹ̀mú Titun ni a ti lànà sílẹ̀ fún wa gẹ́gẹ́ bí ó ṣe yẹ kí a ní ìgbàgbọ́, kí a sì ní ìgboyà. Bí o bá ka ìwé yìí dáradára, o rí wípé ohun méjì ni ó dàbí ẹni wípé ó ṣe àwọn ọmọ Ísírẹ́lì. Ìkíní ni àìgbàgbọ́. Èyí ni ó jẹ́ kí wọ́n kí ó má lè wọ ilẹ̀ ìlérí àti ìfòyà tí ó wà ní ìgbésí ayé wọn. Bí àwa pàápàá, bí a kò bá fẹ́ kí èṣe tí ó ṣe wọ́n, bí a kò bá fẹ́ kí ó ṣe wá, bí a kò bá fẹ́ kí àdánù tí ó dé bá wọn, kí ó dé bá àwa náà pẹ̀lú, ó yẹ kí a mọ̀ wípé nínú iṣẹ́ ìsìn Ọlọ́run, bí a ti ń tẹ̀lé Ọlọ́run, bí a ti ń rìn ní ọ̀nà ìhìnrere yìí, ó yẹ kí a ní ìgbàgbọ́ lápá kan àti ìgboyà ní apá kejì. Ẹ jẹ́ kí a wo Hebrew orí kẹwàá ẹsẹ̀ 15. Ó ní, nítorí náà ẹ má ṣe gbé ìgboyà yín sọnù, èyí tí ó ní èrè ńlá. Rántí wípé ìgboyà ní èrè ńlá. Bí a sì ti ń sọ̀rọ̀ lónìí, ó yẹ kí a mọ̀ wípé bí a bá fẹ́ jẹ èrè ìsìn tí a ń sin Ọlọ́run, ó yẹ kí a ní ìgboyà. Nítorí bẹ́ẹ̀ dìí mú kí o má ṣe gbé ìgboyà rẹ sọnù, èyí tí ó ní èrè ńlá. Wo Hebrew 11:27. Àwọn ẹni nípasẹ̀ ìgbàgbọ́ tí wọ́n ṣẹ́gun ilẹ̀ ọba, tí wọ́n ṣiṣẹ́ òdodo, tí wọ́n gba ìlérí, tí wọ́n sì di àwọn kìnìún lé ẹnu. Ní orí kẹwàá tí mo kà fún ọ, ó ń sọ̀rọ̀ nípa ìgboyà. Ní orí 11 yìí ni ó ń sọ̀rọ̀ nípa ìgbàgbọ́. Àwọn ìkókó méjì wọ̀nyí ni ó yẹ fún wa láti wò dáradára, ìgbàgbọ́ àti ìgboyà nínú ìsìn Ọlọ́run. Ní irú àkókò àti ìgbà tí a wà yìí ni a lè mọ àwọn tí ó ní ìfẹ́ ìsìn Ọlọ́run nítòótọ́. Nítorí ní àyíká wa ní ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan ṣẹlẹ̀ tí ó lè fa ìrẹ̀wẹ̀sì ọkàn, àwọn ohun tí yóò dán ìgbàgbọ́ àti ìgbẹ́kẹ̀lé wa wò. Ẹni tí iṣẹ́ ìsìn rẹ̀ yóò jẹ́ ìtẹ́wọ́gbà níwájú Olúwa ní láti fi ìgbàgbọ́ àti ìgboyà hàn. Ó dájú wípé inú ni bíni àti ìpọ́njú láti ọwọ́ èṣù àti láti ọwọ́ àwọn ọmọ ogun rẹ̀ yóò máa dáyàfo ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn. Àwọn wọ̀nyí pẹ̀lú bí a ti ń dáyàfò wọn, ó ṣeéṣe wípé kí ìfàsẹ́yìn kí ó dé bá àwọn ènìyàn bẹ́ẹ̀. Fún àwọn ẹlòmíràn, àìríjẹ, àìníṣẹ́ lọ́wọ́, àìní olùtọ́jú tàbí aláfẹ̀yìntì ni ó máa ń ṣe wọ́n ní ọṣẹ́ tí wọ́n fi máa ń sẹ́ ìgbàgbọ́. Ṣùgbọ́n ìgbàgbọ́ àti ìgboyà nínú Kristi ni ó lè jẹ́ kí a farada, kí a sì fàyàrán títí dé òpin. Nínú Bíbélì ni a rí wípé irú àkókò tí a wà yìí, àwọn mìíràn wà ní àkókò bẹ́ẹ̀ nígbà kan. Báwo ni wọ́n ṣe ṣẹ́gun? Báwo ni wọ́n ṣe rí ìlérí Ọlọ́run gbà ní ẹ̀kúnrẹ́rẹ́? Bí wọ́n ṣe ṣẹ́gun àti bí ìlérí Ọlọ́run ti jẹ́ tiwọn ni wípé wọ́n ní ìgbàgbọ́ sí Ọlọ́run, wọ́n sì ní ìgboyà nínú Ọlọ́run. Bí o bá wo Chronicle 2 orí 15, Chronicle 2 orí 15 láti ẹsẹ̀ 5, àti ilé ọjọ́ wọn ni àlàáfíà kò sí fún ẹni tí ń jáde tàbí fún ẹni tí ń wọlé, ṣùgbọ́n ìbànújẹ́ púpọ̀ ni ó wà lórí gbogbo àwọn olùgbé ilẹ̀ wọn ni. Bí o bá fi ọ̀rọ̀ tí a kà wọ̀nyí díwọ̀n ìgbésí ayé wa lónìí, bí o bá wo àdúgbò wa, bí o bá wo ìlú wa, ó ṣeéṣe kí o rí wípé irú àkókò àti ìgbà kan náà ni ó dé bá wa ní ìgbésí ayé wa. Tí àlàáfíà kò sí fún ẹni tí ń jáde tàbí fún ẹni tí ń wọlé, ìbànújẹ́ púpọ̀ ni ó sì wà ní orílẹ̀-èdè àti ní ìlú kọ̀ọ̀kan. Ní ẹsẹ̀ kẹfà, ó wí pé orílẹ̀-èdè sì ń kọlu orílẹ̀-èdè àti ìlú sí ìlú, nítorí tí Ọlọ́run fi onírúurú ìpọ́njú bà wọ́n nínú jẹ́. Ṣùgbọ́n nínú àwọn ìpọ́njú àti wàhálà wọ̀nyí ni a rí àwọn tí ó ní ìgboyà àti ìgbàgbọ́ nínú Ọlọ́run, tí wọ́n dá ara wọn yọ sọ́tọ̀, yàtọ̀ sí àwọn ẹlòmíràn tí wọ́n torí ìbànújẹ́ kọ Ọlọ́run sílẹ̀. Ó ń sọ ní ẹsẹ̀ 7-8, ṣùgbọ́n ẹ̀yin mú ara le, kí ẹ má sì dé ọwọ́ yín, nítorí ìṣẹ́ yín yóò ní èrè. Nígbà tí Asa gbọ́ ọ̀rọ̀ wọ̀nyí àti àsọtẹ́lẹ̀ ódédi wòlíì, ó mú ara le, ó sì mú àwọn ohun ìríra kúrò láti inú gbogbo ilẹ̀ Júdà àti Bẹ́ńjámínì, àti láti inú ìlú tí ó ti gbà láti òkè Éfraimu. Ó sì tún pẹpẹ Olúwa ṣe tí ó wà níwájú ìloro Olúwa. Ó jẹ́ àsìkò tí ìpọ́njú àti wàhálà wà, síbẹ̀síbẹ̀ ohun tí a ní ní àkọsílẹ̀ fún Asa àti àwọn ọmọ Júdà àti Bẹ́ńjámínì ní àkókò náà ni wípé wọ́n fi ìgbàgbọ́ rọ̀ mọ́ Ọlọ́run. Ní àkókò tí wa yìí, bí ó tilẹ̀ jẹ́ wípé àìríjẹ, àìrímu, ìpọ́njú, wàhálà wà láyìíká wa, ó yẹ kí àwa pàápàá kí a fi ìgbàgbọ́ àti ìgboyà kí a fi sọmọ Ọlọ́run. Nínú ìwé Jóòbù láti orí 1 ni mo ti ń kà fún ọ láti ẹsẹ̀ 14. Ìwé Jóòbù orí 1 láti ẹsẹ̀ 14, ó ń ṣẹ́kan sí ìtọ́ Jóòbù wá wípé àwọn ọ̀dà màálù ń túlẹ̀, àwọn kẹ́tẹ́kẹ́tẹ́ sì ń jẹ lé ẹ̀bá wọn, àwọn ará sábà sì kọlù wọn, wọ́n sì kó wọn lọ. Pẹ̀lú, wọ́n ti fi idà ṣá àwọn ìránṣẹ́ pa. Èmi nìkan ṣoṣo lè ó sá àsálà láti ròyìn fún ọ. Bí ó ti ń sọ lé ẹnu, ẹnìkan dé pẹ̀lú tí ó wí pé iná ńlá Ọlọ́run ti ọ̀run bọ́ sílẹ̀, ó sì jó àwọn àgùntàn àti àwọn ìránṣẹ́ ní àjorun. Èmi nìkan ṣoṣo lè ó sálà láti ròyìn fún ọ. Bí ó sì ti ń sọ lé ẹnu, ẹnìkan sì dé pẹ̀lú tí ó wí pé àwọn ará Chaldea pingun sí ọ̀nà mẹ́ta, wọ́n sì kọlu àwọn ìbákasí ẹ, wọ́n sì kó wọn lọ. Pẹ̀lú, wọ́n sì fi idà ṣá àwọn ìránṣẹ́ pa. Èmi nìkan ṣoṣo lè ó sá àsálà láti ròyìn fún ọ. Bí ó ti ń sọ lé ẹnu, ẹnìkan dé pẹ̀lú tí ó sì wí pé àwọn ọmọ rẹ ọkùnrin àti ọmọ rẹ obìnrin ń jẹ, wọ́n mu ọtí wáìnì nínú ilé ẹ̀gbọ́n wọn ọkùnrin, sì kíyèsí ẹ̀fúùfù ńlá ńlá ti haiju fe wa ikolu igun mererin ile o si wolo awon omokunrin na won si ku emi nikan sosho le o yo lati royin fun o bi o ba wo awon nkan ti a kan won yi won je ajalu popo bi ajalu tin de ba eran osin be ni o nde ba awon dukia be ni o nde ba awon omo ninu ile won se wa royin fun Job ni ojo kan sosho to je wi pe iseju kan ko la aarin iroyin buburu kan ati omiran kini iru awa ti a wa laye lode oni kini a le se bi ajalu iponju wahala bade ba wa o sese ki awon elomiran ki won ki o dekun ati sin olorun kini iwa ti Job hu ni akoko ti an lo gege bi apere fun wa ni ese ogun nigba na ni Job dide o se fa aso igun wa re ya o se fari re o wole o se gbadura we pe ni hoho ni mo ti inu iya mi jade wa ni hoho li emi o se tun pada lo sibe olowa fi fun ni olowa se gba lo ibukun li oruko olowa ninu gbogbo eyi Job ko se be ni ko si fi were pe olorun lejo ohun ti a so ni wi pe ninu iponju ninu ofi ola to wa ninu aye o ye ki asomo olorun o ye ki a ni igboya wi pe bi emi ba nbe ireti nbe pelu wi pe olorun ti o fi fun wa ni akoko bi o ti le dabi eni wi pe a ni ikolo bi o ti le dabi eni wi pe a ni wahala o daju wi pe olorun yo tun saanu fun wa e je ki a wo habakuku ori keta lati ese keta dilogun ki a wo eri awon ti o lo saaju wa nigba ti won la wahala koja nigba ti o dabi eni wi pe won de ikorita ona nigba ti o dabi eni wi pe ojusu gbogbo awo somo si rodede yi won ka ti o dabi eni pe wahala won ko se dojuko ko si se koja ninu re ki a wo kini iduro won kini jerisi won kini awon ohun ti won so lati le tele olorun ati faramo olorun ni timotimo ni abakoko ori keta lati ese keta dilogun oni bi igi opoto ki yo ti le tana ti eso ko si ninu ajara ise igi olifi yo je asedanu awon oko ki yo si mu ounje wa aoke agbo eran kuro ninu agbo owo eran ki yo si ni ibosomo sugbon emi o ma yo ninu olowa emi o ma yo ninu olorun igbala mi ohun ti abakoko nso fun anihi we pe bi ko ti le si ounje bi ko ti le si ohun ini bi o dabi eni wi pe oda wa ni oko ati lori ile ti o si dabi eni wi pe awon nkan ti ma munu eni dun ko si o ni sibe sibe emi o ma yo ninu olowa emi o ma yo ninu olorun igbala mi olowa olorun ni agbara mi ohun o si se ese mi bi ese agborin lori ibi giga mi ni yo si mu mi rin si olorin akorin lara ohun ona orin olokun mi o n so wi pe oun le korin iyin si olorun bi iponju ti le wa oun le korin iyin si olorun bi wahala ti le wa oun le korin iyin si olorun bi ko ti le si olotoju tabi alafeyinti wi pe ninu awon nkan ti o n sele ni aye o si seese fun onigbagbo tooto lati rin ni oju ona ihin rere ti o lo si orun ki a ma bohun ki a ma kun ki a ma si se ohun ti o lodi niwaju olowa bi awon wonyi bi won ba le tele olorun ninu wahala won bi won ba le tele olorun ninu iponju won o ye ki a wa paapaa ti a wa ni akoko yi ki a ni igboya ati igbagbo ki a ma tele Jesu pelu igboya igboran ati igbagbo ninu gbogbo ayida yida aye bi a ba se be o daju pe o le de wa mo titi de opin yo si de wa mo ni oroko Jesu awo ikori meta ninu oro ti a fe so loni ikini ipinija ti akoko wa ikeji idajo lori aigboran ati aigbagbo ikerin iyanju fun awon omo ehin Kristi ikini ipinija ti akoko wa ninu Filipi ori keji ni ati nwo ohun ti Olorun so fun wa wipe awa ti a ngbe ni igbese aye isinsiyi ti o dabi eni wipe igbeyin aye ti de ba wa ti bi ati mo wipe awon ami ti o ye ki o ma farahan nigba ti bibo lo wa wa yo sumo to si bi ati mo wipe awon ami won yi farahan kini awon nkan ti Olorun so fun wa kini awon ipenija ti a ni ti o ye ki a faramo ki a si foju si bi ati nla wahala tabi iponju tabi inu ni bi ni koja Filipi ori keji lati ese iketala nitori pe Olorun ni nsise ninu yin lati fe ati lati sise fun ife inu rere re e ma se ohun gbogbo le esi ikunsinu ati ijiyan bi atile ni wahala bi atile ni isoro bi o tile da bi eni wipe nkan dojuru ninu ebi ninu ile nibi ise o ye ki a ma sumo Olorun ki a ma sin Olorun ni aisi ijiyan tabi ikunsinu ni eseke dogun ki eyin ki o le je alailegan ati oniwa tutu omo Olorun alailabawon laarin oniwa wiwo ati alarekereke orileede laarin awon eni ti anri yin bi imole le aye e si ma na owo oro iye jade ki emi ki o le sogo le ojo Kristi pe emi ko sare lasan beni emi ko se laala lasan eyi ni Paul apostoli ti o je oloko ti o si je olusu agutan fun awon eniyan wonyi le o so fun won wi pe o ye bi wahala ti le wa o ye bi atile ni iporuuru okan o ye bi o ti le da bi eni pe gbogbo nkan ti o yi wa ka le o dojuru oni sibe sibe o ye ke a ma se ohun gbogbo lai si ikunsinu ke a ma sin Olorun lai si ikunsinu ke a ma gbadura lai si ikunsinu ke a ma ka oro Olorun lai si ikunsinu ke a ma tele Jesu lai si ikunsinu ke a ma se ise rere gbogbo fun awon ore wa fun awon ebi wa awon ojuse ti o ye ke a se yala ninu ebi yala ninu ijo yala ninu ibi ise wa ke a ma se ohun gbogbo lai si ikunsinu ati lai si ijiyan o so fun ani eseke dogun we pe awon amuye ti o ye omo Olorun awon amuye ti o ye awon ti a so wi pe won ni igbala awon amuye ti o ye awa ero mimo loju ona lo si orun rere wi pe ani lati je alailegan oni wa tutu gege bi omo Olorun alailaba won bi o tile je wi pe awon ti o wa larowo to wa awon ojulomo tabi awon egbe wa awon alabagbe wa won ni iwa wiwo won si je alarekereke eniyan o nso wi pe ki awa ki a ma tan imole bi o ba je pe ni toto ni ati ri imole yin rere ki a mo wi pe bi aye ba sokun imole ni lati ma tan ninu igbese aye awa ti a mo Olorun awa ti a ni igbala bi aye ba kun fun iri bi aye ba kun fun iwa idoti o ye ki awa ki a je mimo si Olowa ninu Timothy keji epistle Paul ekeji si Timothy lati ese keta ori keta ese ekeji la ni toto gbogbo awon ti o fe ma gbe igbe iwa bi Olorun ninu Kristi Jesu yo farada inu ni bini adupe lowo Olorun wi pe ki ise ni tin tan wa je adupe wi pe ki ise eni ti o ma ri funfun ta pe ni dudu fun wa o ti so fun wa o si ti kilo fun wa wi pe ninu aye inu ni bini ìpọ́njú tàbí wàhálà yóò wà. Èyí ni à ń sọ fún wa wípé ẹnikẹ́ni tí yóò gbé ìgbé ayé ìwà bí Ọlọ́run nínú Kristi Jésù yóò rí inú níbí ni, ó sì ṣe dandan fún wa láti farada àwọn inú níbí ni wọ̀nyí. Ó ń sọ wípé ní ẹsẹ̀ ìkẹtàlá, ṣùgbọ́n àwọn ènìyàn búburú àti àwọn ẹlẹ̀tàn yóò máa gbilẹ̀ sí i síwájú, wọn ó sì máa tanni jẹ, a ó sì máa tàn wọ́n jẹ. Bí èrò kan bá wà lé ọkàn rẹ wípé bóyá àkókò náà yóò dé tí ìwà búburú yóò dẹ́kun, bóyá àkókò náà yóò dé tí wàhálà nínú ayé yóò dẹ́kun, bóyá àkókò náà yóò dé tí àjálù nínú ayé yóò dẹ́kun, bóyá àkókò náà yóò dé tí àwọn ohun ibi tí àwọn ayé tí wọ́n máa ń ṣe yóò dẹ́kun. Kí Jésù kí ó tó dé, èyí ń jẹ́ kí ó yí ọ wípé títí Jésù yóò fi dé ni àwọn ènìyàn búburú àti àwọn ẹlẹ̀tàn yóò máa gbilẹ̀ síwájú àti síwájú, wọn ó sì máa tanni jẹ, a ó sì máa tàn wọ́n jẹ. Ohun tí a ṣe ń sọ àwọn nǹkan wọ̀nyí fún wa ni wípé kí a lè mọ ìdúró tí ó yẹ fún ọmọ Ọlọ́run, kí a lè mọ ìhà tí ó yẹ kí a kọ sí àwọn nǹkan wọ̀nyí nígbà tí wọ́n bá ń ṣẹlẹ̀ lárọ̀ọ́wọ́tó wa. Kí ló yẹ kí a ṣe? Ó sọ fún wa ní ẹsẹ̀ ìkẹrìnlá, ó ní ṣùgbọ́n ìwọ dúró nínú nǹkan wọn ni tí ìwọ ti kọ́. Ẹsẹ̀ ìkẹtàlá ń sọ wípé àwọn ènìyàn búburú yóò máa gbilẹ̀, ìwà búburú yóò máa gbilẹ̀, ìtànjẹ yóò máa gbilẹ̀, ẹ̀kọ́ èké yóò máa gbilẹ̀, ṣùgbọ́n ó sọ wípé ìwọ tí a ti kọ́ lé ọ̀rọ̀ Ọlọ́run, ìwọ tí o ti jẹ́rìí wípé o mọ Jésù gẹ́gẹ́ bí Olúwa àti Olùgbàlà, ìwọ tí o ti kọ ayé àti ẹ̀ṣẹ̀ àti àwọn inú rẹ̀ sílẹ̀, ìwọ tí o ti faramọ́ Jésù, ìwọ tí ó ń lọ ní ọ̀nà ìyà nípẹ̀kun, ó ní kí ìwọ kí ó dúró nínú nǹkan wọn ni tí ìwọ ti kọ́. Bí ayé tilẹ̀ ń bàjẹ́, bí ayé tilẹ̀ ń burú jù bẹ́ẹ̀ lọ, ó ń sọ fún wa wípé àwa tí a jẹ́ ọmọ Ọlọ́run, kí a dúró nínú àwọn ẹ̀kọ́ tí a ti kọ́, tí a sì ti jẹ́ kí ojú rẹ̀ dá ṣáṣá sí, kí ìwọ kí o lè mọ ọ̀dọ̀ ẹni tí ìwọ gbé kọ́ wọn. Bí a ti ń rí àwọn nǹkan wọ̀nyí ní àdúgbò wa, bí a ti ń rí wípé ìwà ìbàjẹ́ ń gbilẹ̀, bí a ti ń rí wípé àwọn ènìyàn búburú ń gbilẹ̀ bákan náà, bí a ti ń rí wípé wọ́n ń tẹ̀síwájú ní ìwà òkùnkùn wọn, ó ń sọ fún wa wípé kí a wà, kí a dá dúró, kí a sì jẹ́ ẹni tí a yà sọ́tọ̀, ẹni tí a sọ di mímọ́, ẹni tí ó ní ìwà bíi ti ìwà bí Ọlọ́run, ẹni tí ó jẹ́ aláìlẹ́gàn, ẹni tí ó jẹ́ wípé ó ń tẹ̀lé Ọlọ́run gẹ́gẹ́ bí àkọsílẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run. Ohun ìdìgbòlò púpọ̀ ló wà lọ́nà àwọn arìnrìn àjò sí ọ̀run rere. Bí ẹni tí ń sáré ìje, a kò gbọdọ̀ jẹ́ kí àwọn ohun ìkọ̀sẹ̀ wọ̀nyí kí ó mú wa ṣubú. Ní àyíká wa, gẹ́gẹ́ bí a ti ń ṣàlàyé fún wa, àwọn ohun ìkọ̀sẹ̀ púpọ̀ ló ṣeéṣe kó wà níbi iṣẹ́ tàbí nínú ẹbí tàbí pẹ̀lú àwọn aládùúgbò wa. Àwa tí a mọ̀ wípé a ń sáré ìje, tí a sì mọ̀ wípé a ń lọ sí ìlú ọ̀run rere, wípé Jésù Kristì ti lọ síwájú láti pèsè àyè sílẹ̀ fún wa, ó yẹ kí àwa tí a jẹ́ arìnrìn àjò yìí kí a tẹjúmọ́ Jésù, kí a má ṣe jẹ́ kí ohunkóhun kí ó kọ wá lẹ́sẹ̀. Ní ayé òde òní ni ìmọ̀ ayé ọ̀làjú wà, a sì mọ̀ wípé ìmọ̀ ẹ̀kọ́ sáyẹ́ǹsì ó gbilẹ̀ kan, àwọn ẹ̀rọ sáyẹ́ǹsì ayárabíàṣá wọ́n yí wa ká, àwọn ìdíje orí pápá àti ọ̀pọ̀lọpọ̀ ohun amúlùdùn láyìíká wa, àwọn nǹkan wọ̀nyí ni ó máa ń jẹ́ kí àwọn ẹlòmíràn sọ ìgbàgbọ́ nù, àwọn nǹkan wọ̀nyí ni ó máa ń jẹ́ kí àwọn ẹlòmíràn bójú wẹ̀yìn, àwọn nǹkan wọ̀nyí ni ó máa ń jẹ́ kí àwọn ẹlòmíràn rò wípé èéṣe tí a fi ń wá sínú ìjọ, tí a ń ka bíbélì, tí a ń jẹ́rìí lójoojúmọ́, tí a ń sọ nípa ti ẹ̀mí, a ń sọ nípa ti ọ̀run, nítorí pé àwọn nǹkan wọ̀nyí tí ó yí wọn ká, ó ń pa wọ́n lọ́kàn dà, ó ń fún wọn ní ìrẹ̀wẹ̀sì ọkàn. Kí ni kí a ti sọ nípa àwọn ẹ̀sìn èké tí ó ń gbilẹ̀? Kí ni kí a ti sọ nípa àwọn ẹ̀kọ́ èké tó gbòde kan ní àkókò wa? Èyí ni a fi ń gbà wá níyànjú wípé kí a má jẹ́ kí ohunkóhun kí ó ṣí wa nípò kúrò nínú ìjọba Ọlọ́run. Bí a bá dúró lórí ìlérí Ọlọ́run, tí a sì rìn gẹ́gẹ́ bí ọ̀rọ̀ rẹ̀ tí ó ti lànà sílẹ̀ fún wa, o daju we pe ore ofe re to fun wa yo si di wa mo titi de opin ni oruko Jesu bi awon kan won yi ti le wa ni ayika wa pelu igbagbo pelu igboran pelu igboya a ma tele olorun ni igbagbogbo eyi ni ikini nipa ipeni nija ni akoko wa ki a lo si ikeji idajo lori aigboran ati aigbagbo nje bi a ba je ki awon kan won yi fa wa seyin bi a ba je ki awon kan won yi ko wa lese bi a ba je ki awon kan won yi je ki a so igbagbo nu ti a di alaigbagbo ati alaigboran ti a si ni irewesi ati ifoya kini ere awon ti won so igbagbo nu be kini ibinu tabi idaje olorun lori won lori awon alaigboran ati alaigbagbo wo Hebero ori keta lati ese iketa dilogun awon tali o binu si fun ogoji odun ki ha se si awon ti o dese oku awon ti o sun le aginju awon tali o si bora fun pe won ki yo wo inu isimi ohun bi ko se fun awon ti ko gboran awa si ri pe won ko le wo inu re nitori aigbagbo ohun ti o se awon won yi lose ohun ti ko je ki won ki o le wo ile ileri oni wi pe won ni aigbagbo ati aigboran adaya po awon omo israeli won yi li aginju nitori be o soro fun won lati le wo ile ileri won ko rin gege bi ilana oro olorun won ko rin gege bi eko oro olorun ti a fi fun won eyi nje ikilo fun wa wi pe idajo ti o de ba won ti a ko gba won laaye lati wo ile ileri ti a ko gba won laaye lati ri anfani ti a ti pese sile fun won bi awa papa bi aba boju weyin bi awa papa ti a ti fi owo wa le ohun elo itule bi aba boju weyin ti a se pada ikilo ti a fun wa ni wi pe a ko ni le ye fun ijoba orun sugbon adura mi ni wi pe ki olorun ki o de wa mu wi pe bi afefe iji bi o ti le nfe ni ayika wa bi wahala ti le wa yi wa ka wi pe ore ofe Jesu yo to fun wa aigbagbo ati aigboran ma nfa ibinu ati idajo olorun bi o ti le je pe alaanu ni olorun sibe sibe o ye ki a mo daju wi pe bi o ti je alaanu ni be ni o je onidajo pelu bi a ba nso nipa aigboran tabi a nso nipa aigbagbo o ye ki o ye wa wi pe ebi kan na ni aigbagbo ati aigboran nse eni ti o ba ni aigbagbo si olorun o daju wi pe ki yo pe ti o ma fi se aigboran si olorun kini awon ami ti a fi mo aigbagbo ni igbesi aye enikan kini awon ami ti a fi le se apejuwe wi pe bi eyi ba wa bi eyi ba wa o je iwa aigbagbo ni igbesi aye wa ki a to tesiwaje ki n fun ni nkan meje ti a ri ka ninu bibeli wi pe bi awon ami wonyi bi o ba wa ni igbesi aye wa o fi han wi pe a ni aigbagbo bi a si ti ni aigbagbo wonyi yo fa aigboran ati idayafo ni igbesi aye wa bi awon nkan wonyi ba si wa nibe o ma n fa ibinu ati idajo olorun awon ami aigbagbo ni igbesi aye onigbagbo tabi apeyida ikini ifasehin wo Hebero ori kewa ese ikeji dini ogoji sugbon olododo ni yoye nipa igbagbo sugbon bi o ba fasehin okan mi ko ni inu didun si o nso fun a wi pe a o wa gege bi olododo a o si ni iye olorun bi a ba tesiwaju nipa igbagbo sugbon bi aigbagbo ba wole o ma nfa ifasehin olorun si so fun a wi pe bi o ba fasehin bi aigbagbo ba farahan ni igbesi aye wa nipa ifasehin oni okan mi ki yo ni nu didun si awa ti a tin sare tete lati wa si ile olorun tele tele awa ti a tin je olooto ninu isin olorun tele tele awa ti a tin se ojuse wa ninu ile olorun o le o sese ki o je nipa sisan idamewa wa o sese ki o je nipa jijere okan fun Christi o sese ki o je nipa bibe awon eniyan wo o sese ki o je nipa mimo awon eniyan wa se ile olorun ṣugbọn ti a ti n fa sẹyin ki a n so wipe wahala ati iponju ti o de ba wa ko je ki a tẹsiwaju ninu isin ọlọrun o so fun a wipe bi a ba n ri ifasẹyin ni igbesi aye wa eyi je aami aigbagbọ o je aami wipe a ti n kọ ọlọrun silẹ o si je aami wipe idajọ ọlọrun o rọ dẹdẹ lori wa ikeji ami aigbagbọ ni igbẹkẹle ninu ẹran ara igbẹkẹle ninu ẹran ara bi a ba ko oruko Jesu sile bi a ba ko ona ihinrere sile bi a ba ko ifokantan ninu ọlọrun sile bi ti a si n tele ona ti ara ti a ni igbẹkẹle ninu ara eyi fi han wi pe aigbagbọ wa ninu ọkan wa ninu Jeremiah ori kẹtadilogun Jeremiah ori kẹtadilogun ẹsẹ ikarun bayi lelo wa wi igbe ni fun eni ti o gbẹkẹle eniyan ti o fi ẹlẹran ara se apa tabi igbẹkẹle re eni ti ọkan re si si kuro lodo olowa wahala iponju ajalu ninu aye ni o ma mu ki awon elomiran ki won fi olorun sile ni o ma mu ki awon elomiran ki won ki o mu igbẹkẹle won kuro ninu olorun ṣugbọn olorun so fun a wipe bi o ba ri be bi a ba ti n gbẹkẹle ẹran ara bi a ba ti mu oju wa kuro lodo olorun ti a si mu ọkan wa kuro ninu awon ileri re eyi je ami aigbagbọ ni igbesi aye wa o si n so fun a wipe bi o ba ri be wipe egbe tabi egun eyi je idajọ ọlọrun lori awọn ti wọn ni aigbagbọ iketa titẹ si ọna ara wa bi a ba ni igbagbọ si ọlọrun a o tẹ si ọna ti ọlọrun bi a ba ni igbagbọ si ọlọrun a o ma rin ninu ọna ti ọlọrun ṣugbọn bi aigbagbọ ba ti n wọle ni o ma n di wipe ki a ma tẹ si ọna ara wa ni o ma n di wipe ki a ma da inu wa ro ki a si ma se ipinnu wipe bayi tabi lona miran ni a o gbe igbesi aye wa rin ni Samueli kini ori kẹjọ lati ẹsẹ ikẹrin gbogbo awọn agba Israeli si ko ara wọn jọ won si to Samueli lo ni Sirama won si we fun pe kiyesi iwo di arugbo awọn ọmọ rẹ ko si rin ni iwa rẹ njẹ fi ẹnikan je ọba fun wa ki o le ma se idajọ wa bi ti gbogbo orile ede ari awọn wọnyi awọn Israeli won tẹ si ọna ara wọn ọlọrun ti ṣe itọju wọn ọlọrun le o ti lana fun wọn ọna ti o yẹ ki wọn ki o ma rin o si fi Samueli fun wọn gẹgẹ bi onidajọ gẹgẹ bi woli gẹgẹ bi atọnisọna gẹgẹ bi ẹni ti o n gbọ ti ọlọrun ti o n gbọ ti ẹnu ọlọrun ti o n sọ fun wọn gẹgẹ bi ẹni ti o n dari wọn ṣugbọn wọn sọ fun Samueli wipe awọn fẹ tẹsi ọna ti ara wọn awọn ti ri apẹẹrẹ awọn orilẹede alaigbagbọ orilẹede kẹfẹri awọn orilẹede ti o rin ninu okunkun wọn ti ri wipe awọn eniyan wọnyi wọn ni ọba ọba si n ṣe akoso wọn awọn pẹlu fẹ kọ ọlọrun silẹ o ti sun wọn lati ma tẹle bayi ile ọlọrun wi o ti sun wọn lati ma tẹle bayi ni bibeli sọ o ti sun wọn lati ma tẹle bayi ni inu ọlọrun wọn sọ wipe wọn fẹ ṣe inu ti eniyan wọn fẹ ṣe bi ọba wọn yóò ti ma sọ fun wọn nitori bẹẹ fi ọba jẹ fun wa ni ẹsẹ ikẹfà o ni ṣugbọn oun naa buru loju Samueli nitori wọn wipe fi ọba fun wa ki o le ma ṣe idajọ wa Samueli si gbadura si olowa ẹsẹ ikeje olowa si iwe fun Samueli pe gbọ ohun awọn eniyan naa ni gbogbo eyi ti wọn sọ fun ọ nitori pe iwọ ki wọn kọ ṣùgbọ́n èmi ni wọ́n kọ̀ láti jẹ́ ọba lórí wọn. Nísinsìnyí, ó yẹ wípé bí ènìyàn bá ń tẹ̀ sí ọ̀nà ara rẹ̀ tí ó sọ wípé ti Bíbélì ti sú òun, àti máa ṣe ìgbọràn sí ọ̀rọ̀ Ọlọ́run wípé ó ti sú òun, wípé kí a máa dúró de báyìí lé Olúwa wí, kí a tó gbéṣẹ̀, kí a tó ṣe ohunkóhun, wípé ó ti sú òun, kí a máa mú sùúrù lábẹ́ wàhálà, lábẹ́ ìpọ́njú, wípé ó ti sú òun, wípé òun rí bí àwọn ènìyàn ayé bí wọ́n ṣe ń tọ ara wọn, láì dúró de ọ̀rọ̀ Ọlọ́run, láì dúró de báyìí lé Olúwa wí. Orí wípé bí ẹnikẹ́ni bá ní irú ìwà bẹ́ẹ̀, ó jẹ́ wípé ó ti kọ Ọlọ́run sílẹ̀, ó jẹ́ wípé irú ẹni bẹ́ẹ̀ ó ń fi àmì àti ìwà àìgbàgbọ́ hàn. Ìkẹ́rin, àìgba gbogbo ọ̀rọ̀ Ọlọ́run gbọ́. Kí a máa ṣà, kí a máa yàn nínú ọ̀rọ̀ Ọlọ́run, èyí tí a fẹ́ tẹ̀lé, èyí tí a fẹ́ dúró lé lórí. Ó máa ń fihàn wípé a kò gba ọ̀rọ̀ Ọlọ́run ní kíkún. Ó jẹ́ wípé a ní àìgbàgbọ́ àti àìgbọ́ràn nínú ìgbésí ayé wa. Ohun tí a ń sọ ni wípé ìdájọ́ Ọlọ́run kì í jìnà sí irú àwọn ènìyàn bẹ́ẹ̀. Nínú Hebrew orí kẹrin ẹsẹ ìkejì, ó ní nítorí pé a ti wàásù ìhìnrere fún wa gẹ́gẹ́ bí fún àwọn náà, ṣùgbọ́n ọ̀rọ̀ tí wọ́n gbọ́ kò ṣe wọ́n ní ire, nítorí tí kò dàpọ̀ mọ́ ìgbàgbọ́ nínú àwọn tí ó gbọ́. Bí ẹsẹ̀ yìí bá yé wa, ohun tí ó ń sọ ni wípé àwọn mìíràn nígbà tí wọ́n bá gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run kò ní dàpọ̀ mọ́ ìgbàgbọ́ nínú ọkàn wọn, wọ́n máa wípé wọn kò gba èyí ni gbọ́. Bí a bá ń sọ ti àtúnṣe, a máa sọ wípé ìlérí Ọlọ́run ni òun gbàgbọ́, òun kò gba ti àtúnṣe gbọ́. Bí a bá ń sọ ti ọ̀rọ̀ Ọlọ́run nípa ìlọ́kọ láya gẹ́gẹ́ bí ìlànà tí a là sílẹ̀ fún wa gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run, a máa ń rí àwọn ẹlòmíràn tí wọ́n máa ń sọ wípé ìhìnrere tí àwọn gbàgbọ́ kò kan ní ti lọ́kọ láya. Bí a bá ń sọ nípa wípé kí a mú ọ̀nà wa tọ́ níwájú aya, kí a mú ọ̀nà wa tọ́ níwájú ọkọ, kí a mú ọ̀nà wa tọ́ níwájú àwọn aládùúgbò wa, àwọn ẹlòmíràn máa ń sọ wípé àwọn kò gba èyí ni gbọ́. Ó ní a ti wàásù ìrere fún àwọn ẹlòmíràn pẹ̀lú bí a ti ń wàásù fún ọ, ṣùgbọ́n kò dàpọ̀ mọ́ ìgbàgbọ́ nínú ọkàn wọn, nítorí bẹ́ẹ̀ ni ìhìnrere tí wọ́n gbọ́ tí kò fi ṣe wọ́n ní àǹfààní. Ìkarùn-ún, ìfòyà àti kíkọ̀ láti tẹ̀síwájú. Ìdáyàfò ní ìgbésí ayé wa àti kíkọ̀ láti tẹ̀síwájú, èyí ni kí a jẹ́ kí gbogbo nǹkan kí ó sú wa pátápátá. Kí a sọ wípé a kò fẹ́ tẹ̀síwájú mọ́, a kò fẹ́ ṣe ìfẹ́ Ọlọ́run mọ́, a ò mọ ibi tí a fẹ́ gbé ọ̀nà ti ìgbàgbọ́ wa gbà mọ́, nítorí àwọn nǹkan tí ó ń ṣẹlẹ̀ sí wa. Èyí lè rí nínú Númeri orí kẹrìnlá láti ẹsẹ̀ ìkíní. Gbogbo ìjọ sì gbé ohùn wọn sókè, wọ́n sì ké, àwọn ènìyàn náà sì sọkún lé òru náà. Gbogbo àwọn ọmọ Ísírẹ́lì sì ń kùn sí Mósè àti sí Áróní. Gbogbo ìjọ sì wí fún wọn pé àwa ìbákúkú ti kú ní ilẹ̀ Íjíbítì, tàbí àwa ìbákúlé aginjù yìí, nítorí kíni Ọlọ́run ṣe mú wa wá sí ilẹ̀ yìí láti ti ipa idà ṣubú. Àwa, àwọn aya wa àti àwọn ọmọ wa yóò di ìjẹ, kò há sàn fún wa kí a padà lọ sí Íjíbítì. Wọ́n sì wí fún ara wọn pé ẹ jẹ́ kí a yan olórí kí a sì padà lọ sí Íjíbítì. Ìdáyàfò ti dé bá àwọn ènìyàn wọ̀nyí, àwọn tí ó lọ ṣe amí ní ilẹ̀ ìlérí, ní ilẹ̀ Kenani, tí wọ́n padà wá, wọ́n sọ fún wa wípé àwọn rí àwọn ènìyàn òmìràn nínú ilẹ̀ náà, wípé àwọn ọmọ Ísírẹ́lì wọ̀nyí tí wọ́n lọ ṣe amí ní ilẹ̀ náà, wọ́n dàbí ẹlẹ́ngà lójú ara wọn. Wọ́n sì rò wípé báyìí pàápàá bí ẹlẹ́ngà ni wọ́n rí lójú àwọn ènìyàn ilẹ̀ náà. Nígbà tí àwọn ọmọ Ísírẹ́lì gbọ́ nǹkan wọ̀nyí, ìgbàgbọ́ fò lọ nínú ọkàn wọn. Ìdáyàfò, àìní ìrètí, àìní ìgbàgbọ́ sì wá jọba ní ìgbésí ayé wọn. Èyí ni wọ́n fi sọ wípé àwọn ò ní lè tẹ̀síwájú mọ́, ni wọ́n sọ wípé àwọn fẹ́ yan olórí fún ara wọn láti lè padà sí ilẹ̀ Íjíbítì. Bí èrò bá ń wá sí ọkàn rẹ,
0: ti o so wi pe o fe se ti igbagbo mo o fe pada sinu aye o fe lo sinu ijo miran o tun fe lo ko ebi to ti po jade o tun fe lo ko je lekeji eyi so wi pe aigbagbo ti wo igbese aye re bi o ba ngbero ninu okan re tabi o nse ipinu ninu okan re wi pe o fe yan olori miran o fe yan adari miran ti o to ni ona ti ara re le ona ti o wo ti ki yo ma fi okodoro oro olorun lele fun wa ati fun o o dabi eni wi pe aigbagbo ti nwo igbesi aye re ikefa aile duro ninu imo ati ase olorun awon nkan wonyi ni ifihan tabi ami aigbagbo ni igbesi aye apeyida aile duro ninu imoran tabi ase olorun ninu orin dafidi ori kerin le ni adofa orin dafidi ori kerin le ni adofa efa le ni ogorun ori dafidi ese iketala won ko pe igbagbe ise re won ko si duro de imo re won ko duro de imo re eyi ni afihan ipeyinda ati aigbagbo ni igbesi aye wa aile duro de imo olorun aile duro de ase olorun boya anfe gbe yawo ni anfe loko ni anfe sise anfe bimo anfe ni awon nkan ti aye yi a se tin gbadura o wa so wa a wa nso wi pe a fe boju weyin wi pe ati duro pe to ati duro fun osu melo tabi odun melo o si ti so wa ko sese fun wa lati tesiwaju mo awon wonyi ni a nfi esun kan wi pe won ko le duro de imo ati ife ati ase olorun eyi ni o je ami wi pe aigbagbo ti wo igbesi aye iru eni be ikeje wi wa iran lowo lodo awon ota olorun awon ti ari wi pe won ko si ninu imole awon ti ari wi pe won ko si ninu isin olorun tooto awon ti ari wi pe won ti pa ilana igbani won ti pada asin ton won lo lati wa iran lowo lodo won bi a ba se be o je wi pe awa papa ati di alaigbagbo ninu awon oba keji awon oba keji ori kini lati ese ikeji ahasaya se shubu laarin ferese olona kan ni iyara oke re ti o wa ni samaria o si saisan o si ran awon nse o si we fun won pe e lo e bere lowo baalsebubo orisa ekroni bi emi o la ninu aisan yi wo oba yi ti o ye ki o mo oro olorun wo oba yi ti o ye ki o mo ileri olorun wo oba yi ti o ye ki o sato olorun lo wo oba yi ti o ye ki o keto elija wo li olorun sugbon ti ko se be ti o wa iran lowo lodo awon ajeji orisa ti o wa iran lowo lodo awon ajeji olorun tabi awon ota olorun ati ota israeli wo se keta sugbon angeli oluwa wi fun elija ara tishbi pe dide goke lo ipade awon se oba samaria ke o se wi fun won pe ko se pe nitori ti ko si olorun ni israeli ni eyin fi n lo ibere lowo beelzebubo orisa ekroni ibere yi kan naa ni o ye ki a bere lowo apeyinda ti o tun fi eti okun se ile ibere yi kan naa ni o ye ki a bere lowo apeyinda ti o tun lo si awon ileto kaakiri ibere yi kan naa ni o ye ki a bere lowo awon ti o lo n ba awon atanije iya agba ni ekun kookan ti won ma n gbe ara won joko wipe bi awon ba fun ni nkan mu bi awon ba fun ni nkan je wipe iloyun yo de iru awon atanije be won so wipe bi awon ba ti gbe nkan yi fun oje ti iloyun yi ba si ti de o gbodo lo si ile isin kankan mo o si gbodo lo si ti isegun awon oti oyinbo papa itanje ni gbogbo re bi abari apeyinda ti o n se ese kan ile ese kan ode ohun ti a n beere lọwọ ọba samaria yìí ni a n beere lọwọ rẹ wípé ìhà ṣe wípé kò sí ọlọrun ní israeli ni ẹyin fi lọ ìbéèrè lọwọ àwọn ọta ọlọrun lọwọ àwọn tí kò ní ìmọlẹ ìhìnrere wo ẹsẹ kẹrin ǹjẹ nítorí náà báyìí lè olúwa wí ìwọ kì yóò sọkalẹ lórí àkété ni lórí èyí tí ìwọ gùn ṣùgbọn kíkú ni ìwọ yóò kó èlíjà sì lọkúrò ó yẹ kí ó yé wa wípé ìbínú ọlọrun wà lórí àwọn tí wọn sátọ ọlọrun mìíràn lẹyìn lórí àwọn tí wọn ń fi àìgbàgbọ àìlè mára dúró àìlè dúró de ìrànwọ látòkè wá irú àwọn tí wọn ń fi ìwà bẹẹ hàn ìdájọ ọlọrun wà lórí wọn ìpọnjú lè wà nínú ayé tàbí ìyà ohunkóhun tí ì bá dé ó yẹ kí a rọ mọ ọlọrun bí a bá rọ mọ ọlọrun ó dájọ pé yóò gbọ tiwa àyípadà rere yóò dé bá wa ṣùgbọn bí a bá kọ ọlọrun sílẹ bí a bá fi ìwà àìgbàgbọ ìwà àìgbọràn sí ọrọ ọlọrun bí a bá fi irú nǹkan bẹẹ hàn ìpọnjú ńlá ìyà tí kò ṣeé fẹnu sọ àti ìdájọ ayérayé ń dúró de gbogbo àwọn aláìgbọràn àti àwọn aláìgbàgbọ ìdà ọlọrun kò ṣeé fọ pa lójú ìdájọ ọlọrun kò ṣeé dojúkọ nítorí bẹẹ ohun ẹrù ni láti jẹ́ kí ìbínú tàbí ìdájọ́ rẹ̀ kí ó wá sórí rẹ̀ kí wá ní ọ̀nà àbáyọ tàbí ọ̀nà sí ìbùkún èyí ni ó mú wa lọ sí ìkórí kẹta ìyànjú fún àwọn ọmọ ẹ̀yìn kristi ìyànjú tí ọlọ́run ní fún wa tí ọ̀rọ̀ ọlọ́run ní fún àwọn ọmọ ẹ̀yìn kristi wo kọ́rìntì kínní orí kẹwàá kọ́rìntì kínní orí kẹwàá ẹsẹ ìkọkànlá àti ìkejìlá nǹkan wọ̀nyí sì ṣe sí wọn bí àpẹẹrẹ fún wa a sì kọ wọn fún ìkìlọ àwa ẹni tí ìgbẹ̀yìn ayé dé bá nítorí náà ẹni tí ó bá rò pé òun dúró kí ó kíyè sára kí ó má bàa ṣubú àwa tí a ti ń tẹ̀lé ọlọ́run àwa tí a ti ní ìgbàlà àwa tí a ti di àtúnbí ohun tí a ń sọ fún wa ni wípé bí a tilẹ̀ ní wàhálà nínú ayé bí a tilẹ̀ ní inú níbini nínú ayé kí a wo àwọn àpẹẹrẹ wọ̀nyí tí a ti kà sí etí ìgbọ́ wa kí àwa pàápàá kí a mara dúró kí a dúró lọ́dọ̀ ọlọ́run kí a tẹ̀lé ọlọ́run kí a sì máa wo àwọn nǹkan tí ó ti lànà sílẹ̀ fún wa kí a má bójú wẹ̀yìn kí a má sì sọ ìrètí nù bí a bá tẹ̀lé ọlọ́run tí a sì fi ìgbàgbọ́ di ìlérí rẹ̀ mú ó dájú wípé lọ́jọ́ kan yóò ṣe wá ní rere ní juda ẹsẹ̀ ìkẹta juda

tí e a ṣe ìpọ́njú tàbí wàhálà tàbí inú níbí ni tàbí èèyàn tàbí ìhòhò tàbí ewo tàbí èdà. Ní ẹsẹ̀ ìkẹrìndínlógójì gẹ́gẹ́ bí a ti kọ́ pé nítorí rẹ ni a ṣe ń pa wá kú ní gbogbo ọjọ́ a ń kà wá sí bí àgùntàn fún pípa ṣùgbọ́n nínú gbogbo nǹkan wọ̀nyí nínú gbogbo àwọn ìpọ́njú wọ̀nyí nínú gbogbo àwọn wàhálà wọ̀nyí nínú gbogbo àwọn inúnibíni wọ̀nyí nínú gbogbo èèyàn àìríjẹ wọ̀nyí nínú gbogbo àìráṣọwọ̀ àìrílégbé àìríṣẹ́ṣe ṣe a mọ̀ wípé bí ẹkún pẹ́ di alẹ́ kan ayọ̀ ń bọ̀ lé òwúrọ̀ àwọn ìpọ́njú tí a ń rí wọ̀nyí wọn kò dúró pẹ́ ó ṣeé ṣe bí ènìyàn bá ṣàìsàn fún ọdún kan tàbí fún ìgbà díẹ̀ a rò wípé ọdún kan tàbí oṣù mẹ́fà tàbí oṣù kan wípé ó pẹ́ lọ títí ṣùgbọ́n ó dájú pé ìgbàlà ọlọ́run yóò jẹ́ tiwa ìmúláradá yóò jẹ́ tiwa bí a bá ní sòrò díẹ̀ bí a bá farada bí a bá fàyàrán díẹ̀ ó dájú wípé ìrànwọ́ yóò tòkè wá fún wa èyí ni paul fi ń sọ wípé ṣùgbọ́n nínú gbogbo nǹkan wọ̀nyí àwa ju ẹni tí ó ṣẹ́gun lọ nípa ẹni tí ó fẹ́ wa nítorí ó dá mi lójú pé kì í ṣe ikú tàbí ìyè tàbí àwọn áńgẹ́lì tàbí àwọn ìjòyè tàbí àwọn alágbára tàbí ohun ìgbà ìsinsìnyí tàbí ohun ìgbà tí ń bọ̀ tàbí òkè tàbí ọ̀gbun tàbí ẹ̀dá mìíràn ohun tí paul ń sọ ó kó gbogbo àwọn nǹkan tá a lè fojú rí ohunkóhun tí ẹnikẹ́ni lè ṣe àgbákò rẹ̀ nínú ayé ó kó gbogbo rẹ̀ papọ̀ ó sọ nípa ti èèyàn ó sọ nípa ti wàhálà ó sọ nípa ti ìpọ́njú ó sọ nípa ti inúnibíni ó sọ nípa ti ìhòhò ó sọ nípa ti idà ó sọ nípa ti jàǹbá tàbí ewu ó sọ nípa ti ìdójútini tàbí ìpani ó sọ nípa ọ̀pọ̀lọpọ̀ nǹkan ó sọ nípa ti ayé ó sọ nípa ti ikú ó sọ nípa ti iyè ó sọ nípa ti àwọn áńgẹ́lì ó sọ nípa àwọn alágbára àwọn ìjòyè ó sọ nípa àwọn ọba ayé yìí ó sọ nípa àwọn tí ìsinsìnyí àti àwọn nǹkan tí ń bọ̀ ó sọ nípa òkè ó sọ nípa ọ̀gbun ó sọ nípa àwọn ti ẹ̀dá mìíràn tí ó ṣeé ṣe wípé a kò tí ì fẹnubà ó wá sọ wípé ìdánilójú tí ò ní ni wípé àwọn nǹkan wọ̀nyí kì yóò lè yà wá kúrò nínú ìfẹ́ ọlọ́run mo gbàgbọ́ wípé ìdánilójú kan náà ni ìwọ náà ní wípé kò sí nǹkan tí ó lè yà ọ́ kúrò nínú ìfẹ́ ọlọ́run àti kúrò nínú kristi jésù olúwa wa orin dáfídì orí kẹtàdínní ọgọ́ta ẹsẹ ìkeje ọkàn mi ti múra ọlọ́run ọkàn mi ti múra èmi ò máa kọrin èmi ò máa kọrin ìyìn ọkàn mi ti múra wàhálà ìbá àdé ìpọ́njú ìbá wà àwọn afẹ́fẹ́ ìjì ìbá máa fẹ́ yí mi ká ọkàn mi ti ṣetán mo ti ní ìpinnu wípé èmi kì yóò fi ọlọ́run sílẹ̀ ṣé ìpinnu kan náà ni ó wà lé ọkàn rẹ mo fẹ́ kí o dìde dúró kí o sọ fún ọlọ́run wípé bí ó tilẹ̀ jẹ́ wípé nǹkan le bí ó tilẹ̀ jẹ́ wípé wàhálà wà bí ó tilẹ̀ jẹ́ wípé ó dàbí ẹni wípé àìríjẹ àìrímọ àìrílégbé àìráṣọwọ̀ bí ó tilẹ̀ jẹ́ wípé a kò ní alábárò onítọ́jú àbí anáfẹ̀yìntì bí ó tilẹ̀ jẹ́ wípé ó dàbí ẹni pé nǹkan pin fún ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn wípé síbẹ̀síbẹ̀ a ó máa sin ọlọ́run ọkàn mi ti múra tán ọkàn mi ti múra ọlọ́run wípé èmi ó máa sìn ọ́ èmi ó máa bu ọlá fún ọ èmi ó máa wá ojú rẹ ní ìgbà gbogbo wípé a kò ní jẹ́ kí ohunkóhun kí ó yà wá ya ọlọ́run wípé a máa fi ìgbàgbọ́ àti ìgboyà tẹ̀lé ọlọ́run a ó sì máa gbọ́ràn sí ọ̀rọ̀ ọlọ́run ní ìgbà gbogbo wípé bí ẹkún tilẹ̀ ń pẹ́ di alẹ́ kan ó dájú wípé ayọ̀ ń bọ̀ lé òwúrọ̀ ṣe ìpinnu tí a kì yóò lè yí padà níwájú olúwa wípé o sin ọlọ́run títí dé òpin ayé rẹ ṣe ìpinnu tí ẹnikẹ́ni kì yóò lè fọwọ́ kàn wípé o sin ọlọ́run títí dé òpin ayé rẹ ṣe ìpinnu tí èṣù kì yóò lè dojú rẹ bolẹ̀ wípé o sin ọlọ́run nínú wàhálà nínú ìpọ́njú nínú inú níbíni nínú àìríjẹ nínú àìrímu nínú wàhálà tí àwọn ènìyàn lè dá sí ọlọ́run wípé o tẹ̀síwájú láti máa sin ọlọ́run ṣe ìpinnu wípé pẹ̀lú oore ọ̀fẹ́ rẹ̀ o ní di apẹ̀yìndà ṣe ìpinnu wípé o máa tẹ̀lé ọlọ́run nǹkan lè le wàhálà lè wà ìpọ́njú lè wà ó lè dàbí ẹni wípé àwọn tí o rò pé ó yẹ kó fẹ́ràn rẹ wọ́n kọ̀ ọ́ sílẹ̀
won ko se boju to won ko se soja o sugbon so fun olorun wi pe awon nkan won yi ki o le fa o seyin ko rodo olorun o wa pelu olorun o wa pelu olorun o wa pelu olorun ranti joseph ni ma jemu lai lai ranti job ni ma jemu lai lai ranti ipinu abakuku ni waju olorun ranti awon woli ti o ti koja ranti awon ti o ti sare je yi saju wa ranti awon ti o ti di asegun ranti shedraki meshaki ati abednego ranti danieli ranti paulo apostoli ranti awon omo ehin jesu christi ti a se nu ni bini si ranti wi pe iponju bi o ti le wa fun ose kan osu kan tabi odun kan tabi ju be lo ranti wi pe lojo kan won o dekun airasowo aironjeje airisese aini onitoju aini abanikedun aini ore ki awon ojulomo ki o ko eyin si wa ki awon aladugbo ki o ma soro wa leyin so fun olorun wi pe iponju ibade wala ibawa onkon ti iba ma sele wi pe o fara re sumo olorun o fara sumo olorun o sinsin olorun titi opin aye re wi pe o ko ni je ki onkon ki o fa seyin lodo olorun ninu nkan won yi awaju asegun lo ninu nkan won yi awaju asegun lo se ipinu so fun olorun wi pe onkon ki o fa kuro ki o se onipo ko ninu ijoba olorun onkon ki o fa seyin ko lodo olorun ranti wo pe awon ti o ba fori ti titi de opin awon le a o gbala.

0: pe aso di mimo bi o ba ti ni iso di mimo ri daju pe a fi agbara emi olorun kun o ki o ba le ni ore ofe ani to ati adni sheku lati le tele Jesu Christi titi de opin.
1: Ẹ jẹ́ kí a gbàdúrà.
0: Bàbá wa ti ń bẹ lé ọ̀run, a dúpẹ́ lọ́wọ́ yín wípé agbára yín kìí bá tì ní ìgbésí ayé àwọn ọmọ Ọlọ́run. A dúpẹ́ fún àwọn ẹ̀rí tí à ń gbọ́ lójoojúmọ́. A dúpẹ́ fún àwọn ẹ̀rí tí ó ń sọ fún wa nípa ìdáhùn sí àdúrà. A dúpẹ́ wípé agbára yín wà bákan náà títí di òní. A sì dúpẹ́ wípé bí ẹ ti ń ṣe fún àwọn ẹlòmíràn bẹ́ẹ̀ lẹ ń ṣe fún ẹnì kọ̀ọ̀kan wa. Ẹ gbà pé àtìyìn wa lórúkọ Jésù. Ǹjẹ́ a gbàdúrà lónìí wípé ibikíbi tí àìsàn bá wà, ibikíbi tí ìnira tàbí ìṣòro tàbí ìpọnilójú tàbí ìdààmú tí ó bá wà, ẹ mú wọn kúrò lórúkọ Jésù. Ẹ gbọ́ àdúrà wa, ẹ ṣàánú fún wa, ẹ jẹ́ kí ìmọ́lẹ̀ kí ó là fún wa nínú òkùnkùn ayé yìí, kí a lè rìn ìrìn ìgbàgbọ́ pẹ̀lú ayọ̀ àti pẹ̀lú ìdánilójú wípé ẹ kò jẹ́ fi wá sílẹ̀ nígbà kan. A dúpẹ́ wípé ẹ ti gbọ́ lórúkọ Jésù Kristì Olúwa wa. Nínú orin Dáfídì orí ìkẹrìndínní àádóje òkan èjì ẹ̀fà ni a ti ń ka bíbélì wa. Lónìí mo fẹ́ bá ọ sọ̀rọ̀ lórí ìdáǹdè kúrò lọ́wọ́ ìnilára. Ìdáǹdè kúrò lọ́wọ́ ìnilára tàbí kúrò nínú ìnilára. Nínú orin Dáfídì yìí ni a ti rí ohun tí Ọlọ́run lè ṣe àti ohun tí Ọlọ́run ṣe ní lọ́ọ́lọ́ọ́ báyìí fún àwọn tí ó jẹ́ tirẹ̀. Ó sọ fún ọ ní nígbà tí Olúwa mú ìkó lọ sí òní padà, àwa dàbí ẹni tí ń láàlá. Nígbà náà lè ẹnu wa kún fún ẹ̀rín àti ahọ́n wa kọ orin. Nígbà náà ni wọ́n wí nínú àwọn kèfèrí pé Olúwa ṣe ohun ńlá fún wọn. Olúwa ṣe ohun ńlá fún wa, nítorí náà àwa ń yọ̀. Olúwa mú ìkó lọ wa padà bí ìṣàn omi ní gúúsù. Àwọn tí ń fi omijé fún irúgbìn yóò fi ayọ̀ ka. Ẹni tí ń fi ẹkún rìn lọ tí ó sì gbé irúgbìn lọ́wọ́ lóòótọ́ yóò fi ayọ̀ padà wá, yóò sì ru ìtí rẹ̀. Kí n tó ṣe àlàyé lórí èyí tí a kà yìí, mo fẹ́ kí a lọ sí orin Dáfídì orí 30 ẹsẹ̀ 5, nítorí pé ní ìṣẹ́jú kan ni ìbínú rẹ̀ pẹ́, ní ojú rere rẹ̀ ni ìyé gbé wà, bí ẹkún pẹ́ di alẹ́ kan, ṣùgbọ́n ayọ̀ ń bọ̀ lé òwúrọ̀. Níhìn ni a ti ń ka ohun tí Dáfídì kọ, nítorí Dáfídì ó jẹ́ ẹni tí Ọlọ́run fi sí ipò gíga bí ọba. Kìí ṣe bẹ́ẹ̀ nìkan, ó jẹ́ jagunjagun, ó jẹ́ ẹni tí ó rí wàhálà, ẹni tí ó ní ìṣòro, ẹni tí ó rí ìnilára ní orílẹ̀-èdè tirẹ̀. Kí ó tó di ọba, ó ní wàhálà. Gbà tó tún di ọba tán, ó ní wàhálà. Ní ìdílé, ó ní wàhálà, ṣùgbọ́n ó mọ agbára Ọlọ́run, èyí tí túni sílẹ̀, èyí tí dani ní ìdè. Agbára Ọlọ́run, èyí tí mú kí gbogbo èdè ọ̀tá kí ó já ní ìgbésí ayé onígbàgbọ́. Èyí ni olórin yìí ló fi ń sọ fún wa wípé bí ẹkún pẹ́ di alẹ́ kan. Ó ń sọ fún wa wípé ó dájú wípé ayọ̀ ń bọ̀ lé òwúrọ̀. Àwọn ẹlòmíràn wọ́n máa ṣe bí

0: olúwa èyí ni òfin ọlọ́run fún wa èyí ni àṣẹ ọlọ́run fún wa irú ojúṣe ẹnì kọ̀ọ̀kan bẹ́ẹ̀ nílò ìgbàgbọ́ nínú Kristi àti ìpèsè oore ọ̀fẹ́ àti ti ẹ̀mí rẹ̀ nítorí wípé kò ṣeéṣe láti wo ọlọ́run nínú ara wa nínú agbára ti ara wa àfi bí a bá ní ẹ̀mí ọlọ́run àti oore ọ̀fẹ́ ọlọ́run a ní láti ṣe ohun gbogbo gẹ́gẹ́ bí àṣẹ Kristi ní agbára rẹ̀ àti fún ògo ọlọ́run nìkan ṣoṣo àti nípa àpẹẹrẹ tí ó péye tí ó ti fi lélẹ̀ fún wa èyí ni ìtumọ̀ wípé kí a ṣe wọ́n ní orúkọ Jésù olúwa yẹ kí n tún ṣe àlàyé fún ọ jù bẹ́ẹ̀ sí yẹ kí a wo ẹsẹ̀ ìkẹtàdínlógún yìí ohunkóhun tí ẹ̀yin bá ń ṣe lé ọ̀rọ̀ àti tàbí ní ìṣe ẹ máa ṣe gbogbo wọn ní orúkọ Jésù olúwa mo fẹ́ kí oyè ọ̀rọ̀ yìí wò Jésù kí ni ṣe tí a ń pè ní Jésù ó ní ẹ ó pe orúkọ rẹ̀ ní Jésù nítorí pé òun ni ó gba àwọn ènìyàn rẹ̀ là kúrò nínú ẹ̀ṣẹ̀ wọn àwa tí a ti gba Jésù Kristo olúwa gbọ́ àwa tí a ti dárí ẹ̀ṣẹ̀ wa jì wá àwa tí a ti mú ẹ̀ṣẹ̀ wa kúrò nípa ètùtù tí ó péye tí Jésù Kristo ṣe lórí igi àgbélébò àwa ni a ń sọ fún wípé gbà tí a ti dárí jì wá gbà tí a ti yí wa padà gbà tí a ti wọ ẹ̀ṣẹ̀ wa nù gbà tí a ti fún wa ní ìyè ẹni pẹ̀kún ní orúkọ Jésù Kristo ó nítorí bẹ́ẹ̀ ohun gbogbo tí a wá máa ṣe láti ìsinsìnyí lọ láti àkókò ìdáríjì àti ìwẹ̀nùmọ́ yìí ohun gbogbo yẹ kí a máa ṣe wọ́n ní orúkọ Jésù ó tún wá sọ pé ní orúkọ Jésù olúwa bí a bá sọ wípé Jésù jẹ́ olúwa ọ̀rọ̀ yìí olúwa ó túmọ̀ sí ẹni tí ń ṣàkóso ó túmọ̀ sí ẹni tí ó gùn wà gẹ́gẹ́ bí ọba ní ìgbésí ayé wa ó túmọ̀ sí ẹni tí ń lànà nǹkan sílẹ̀ fún wa olúwa alákòóso ẹni tí ń tọpasẹ̀ wa ẹni tí ń pàṣẹ fún wa ẹni tí ó ní àṣẹ lórí wa ni à ń pè ní olúwa nítorí bẹ́ẹ̀ ó yẹ kí a mọ̀ wípé ìgbà tí a ti gba Jésù gẹ́gẹ́ bí olúwa gẹ́gẹ́ bí alákòóso gẹ́gẹ́ bí aláṣẹ lórí wa ohun gbogbo tí a ó ṣe ohun gbogbo tí a ó sọ ìrìn gbogbo tí a ó rìn aṣọkáṣọ tí a ó wọ̀ ẹgbẹ́kẹ́gbẹ́ tí a ó lọ ibikíbi tí a ó gbé ibikíbi tí a ó lọ iṣẹ́kíṣẹ́ tí a ó ṣe ohun gbogbo tí a ó ṣe ó yẹ kí a máa ṣe ní orúkọ ní àṣẹ ní ìlànà àti ní ìṣàkóso tí ó wá àti àṣẹ tí ó wá láti ọ̀dọ̀ Jésù Kristi ẹni tí a fi ṣe olúwa àti olùgbàlà wa bí o bá jẹ́ ẹni tí ó ti jẹ́wọ́ Kristi wípé o ti gbà ọ́ là bí o bá jẹ́ ẹni tí ó ti jẹ́wọ́ Kristi wípé òun ni alákòóso rẹ òun ni ọba rẹ òun ni aláṣẹ lórí rẹ ó yẹ kí o mọ̀ wípé o ò dá wà o ò lè ṣe ohunkóhun tí o ń fẹ́ nínú ara rẹ o ò lè sọ ọ̀rọ̀ tí o ń fẹ́ fún ara rẹ o láti ṣe ohun gbogbo ní orúkọ àti ní àṣẹ àti ní ìṣàkóso àti lábẹ́ ọwọ́ agbára Jésù Kristi ẹni tí ó jẹ́ olùgbàlà àti olúwa lórí rẹ èyí ni èrò tí ó tọ̀nà fún ojúṣe èrò ní máa mú ìṣe wá èrò tí a ní ní ọkàn wa ní máa jẹ́ kí a ṣe ohunkóhun bí o bá jókòó sí ojú kan nísinsìnyí kí o tó lè dìde èrò ní láti wá sínú ọkàn rẹ wípé ó yẹ kí n dìde bí o bá jókòó bóyá o ń gbatẹ́gùn ni kí o tó lè dìde lọ sí ibi ìdáná èrò kan a wá sínú ọkàn rẹ wípé kí n dìde láti lọ sí ibi ìdáná àbí bí o bá jẹ́ pé èbi ló ń pa ọ́ bí o bá di wípé èrò kan wá sínú ọkàn rẹ wípé ó tó àkókò láti jẹun o ní lè ṣe é èyí ni a fi ń sọ wípé èrò tí ó ń wá sínú ọkàn wa èyí ni ó máa mú àwọn nǹkan tí à ń ṣe ni ó máa mú wọn wá sí ojúṣe èrò tí ó yẹ kí ó wà nínú ọkàn wa gẹ́gẹ́ bí onígbàgbọ́ ni wípé a ti gba Jésù gẹ́gẹ́ bí ẹni tí ó dáríjì wá gẹ́gẹ́ bí ẹni tí ó wọ ẹ̀ṣẹ̀ wa nù gẹ́gẹ́ bí ẹni nípa orúkọ rẹ̀ ni a ti kọ orúkọ wa nínú ìwé ìyè lọ́run àti wípé torí agbára rẹ̀ torí ohun tí ó ṣe fún wa òun ni a fi wá sí abẹ́ ìṣàkóso ìjọba rẹ̀ èrò yìí ni ó yẹ kí ó ṣe ohun gbogbo ní ìgbésí ayé rẹ bí o bá fẹ́ sọ̀rọ̀ èrò yìí ni ó yẹ kí ó jẹ́ ìpìlẹ̀ ọ̀rọ̀ tí ó ń sọ ohunkóhun tí o bá fẹ́ ṣe èrò wípé Jésù Kristi ni olúwa Jésù Kristi ni olùgbàlà mi òun ni ó yẹ kí ó pilẹ̀ òun ni ó yẹ kí ó jẹ́ ìpìlẹ̀ àwọn gbogbo ìṣe rẹ jẹ́ kí n fún ọ ní àpẹẹrẹ ó ṣeéṣe àwọn àna rẹ ni wọ́n wá sí ilé wọ́n bẹ̀rẹ̀ sí ní pariwo won fe fi o se wahala ki o to le so oro kankan o ye ki o mo we pe enikan wa ti o sakoso igbesi aye re enikan wa ti o lase lori re eyi ni Jesu Christi ninu okan re o bere we pe oluwa kini ki nso ti ki yo mu egan ba oruko re kini ki nse ti ki yo mu egan ba oruko re iwa wo ni o ye ki hu oro wo ni o ye ki nso ise wo ni o ye ki nse igbe wo ni o ye ki wa ti ki yo mu egan ba oruko mimo ti a fi npe o eni a fi so wi pe ohun kohun ti eyin ba nse li oro ninu ebi li oro pelu awon ota li oro pelu awon ti o wa ni ibe ise li oro pelu awon ti o wa ninu ijo li oro pelu awon ti o wa gege bi onigbagbo li oro pelu awon ti o wa gege bi elaigbagbo ni ibikibi ti a ba wa ohun gbogbo ti eyin ba nse li oro tabi ni ise ni ibikibi ibaje ni asiko odun ibaje ni aarin odun ni ibaje looro losan tabi lale ohun gbogbo ohun kohun ti eyin ba nse li oro tabi ni ise e ma se gbogbo won le oruko Jesu Oluwa a o da un kan ya soto we pe a le se yi la ronu Christi a le lo si yi la ronu Christi a le jeunje yi la ronu Christi a le mu oti wine yi la ronu Christi oni rara ati wa se abe isakoso abe ase Jesu Christi Oluwa o fe rinrin ajo ni se yo mo ogo ba Olorun o fe woso kan ni se yo mo ogo ba oruko Olorun o fe soro kan lati enu re si eni tin se nu ni bini si oni ki o to soro yi ronu se yo mu ogo ba oruko Oluwa o fe ba eni keni dore ni se iba dore papo yi se yo mu ogo ba Oluwa won so fun wi pe ko wa si nkan kan ni abule tabi ki o wa bo orisa ni abule o ye ki o ronu si wi pe bi n ba se nkan yi bi n ba lo si odo eni yi se yi o mu ogo ba oruko Oluwa won so fun wi pe enikan wa gege bi iyalode enikan wa gege bi baba asale enikan gege bi gbogbo ise wi pe I ma se bayi I ma se tohun wa ti o ba lo ba yo mu gbogbo so re kuro o ye ki o be lowa re wi pe bi n ba lo si odo iya yi bi n ba lo si odo okunrin yi se yo mu ogo ba Olorun ba Oluwa eni ti o ti pe mi jade kuro ninu okunkun wa si imole oni nitori be ki a to gbe igbese kan nitori be ki a to soro kan jade lati enu wa nitori be ki a to se ohun kohun ti eyin ba n se li oro tabi ni ise e ma se gbogbo won le oruko Jesu Oluwa o se se ki o je wi pe ede ayede bi o fe wa laarin iwo ati enikan ki enikeji ti o n ba soro yi ki o fi ja peta ki o be si ni kigbe le olori pe e bayi ni o fe ohun aba oja ohun a se ti bi ohun a se tohun ki o to le da lohun ki o to le soro o ye ki o be lowa re wi pe ninu ipo ti mo wa yi ninu ijangbon wahala ti o dele yi kini o ye ki n so ti o mu ogo ola ba Oluwa eni ti o pe mi kuro ninu aye wa sinu ijoba re nitori be onigbagbo ki se ohunkohun lai ronu jinle boya nkan ti o n se yi yo mu ogo ati ola ati iyin ba oruko Oluwa eni ti o pe wa gege bi omo leyin re wo Kolose ori keta ese iketa le logun Kolose ori keta ese iketa le logun ohunkohun ti eyin ba nse ohunkohun ko da kankan si ko yo e kankan sile ohunkohun ti eyin ba nse e ma fi tokan se gege bi fun Oluwa ki se fun eniyan oye yi ko ye awon eniyan popo eni afi ma ri wipe oju saju ati agabagebe o po ninu nkan ti won ma nse eni afi ma ri wipe bi won ba ri wipe oluso agotan o nbo won ma sasin won ma sasohun won ma se bi angeli bi won ba ri wipe ko si oluso agotan nitosi won buru ju nkan mi lo sugbon so fun wa oni ko ye ki o ri be oni ki se wipe a nse nkan kan a nse fun alufa a nse fun oluso agotan a n se fun adari tabi a n se fun ijo elomiran bi a ba so wipe ki o dari idapo ojule ohun ti a ma n ri ni wipe bi o ba ri wipe ko si awon ti n se ibewo kò ní tètè débẹ̀. Àwọn nǹkan tí ó yẹ kí ó ṣe kò ní ṣe é dáradára gẹ́gẹ́ bí ó ṣe yẹ kí ó ṣe é nítorí kíni. Nítorí irú ẹni bẹ́ẹ̀ ó ń ṣojú sàájú. Ojú ènìyàn ni irú ẹni bẹ́ẹ̀ ń wò ṣùgbọ́n ń sọ fún wa. Ó ní bí a bá ní Jésù ló wa gẹ́gẹ́ bí alákòóso, gẹ́gẹ́ bí aláṣẹ, gẹ́gẹ́ bí adarí, gẹ́gẹ́ bí ẹni tí ń tọ́ wa. Ó ní ohunkóhun tí ẹ̀yin bá ń ṣe ẹ máa fi tọkàntọkàn ṣe é gẹ́gẹ́ bí fún Olúwa, kì í ṣe fún ènìyàn. Àwọn ẹlòmíràn èyí ni a fi máa rí pé wọ́n jẹ́ aláìṣòótọ́ sí ọkọ wọn. Ọ̀rọ̀ tí wọ́n bá àwọn ọkùnrin mìíràn sọ ní ìgboro, ọkọ wọn ò gbọ́dọ̀ gbọ́ kí ni ṣe, nítorí wọn ò mọ ìpè tí a fi pe onígbàgbọ́. Wọn ò mọ̀ wípé ọ̀rọ̀kọ́rọ̀ tí a bá ń sọ, iṣẹ́kíṣẹ́ tí a bá ń ṣe, ohunkóhun tí a bá ń ṣe, ó yẹ kí a máa fi tọkàntọkàn ṣe é gẹ́gẹ́ bí fún Olúwa, kì í ṣe fún ọkọ, kì í ṣe fún aya, kì í ṣe fún ènìyàn. Àwọn ẹlòmíràn bí ó bá jẹ́ wípé olè ṣọ́ àgùntàn gangan ni ó wá sí ìjọ tí ó ń sọ wípé ohun tí a ní láti fi tọrẹ fún iṣẹ́ Olúwa kí a nà sókè, kí a gbàdúrà, wọ́n á fi owó gọbọi, wọ́n á fi sílẹ̀, nítorí pé olùṣọ́ àgùntàn fún ara rẹ̀ ni ó ń sọ. Ṣùgbọ́n bí ó bá ti jẹ́ ìránṣẹ́ Ọlọ́run mìíràn nínú ìjọ gẹ́gẹ́ bí ọkùnrin tàbí gẹ́gẹ́ bí obìnrin ni ó ń sọ nǹkan wọ̀nyí, wọ́n á fi nǹkan tí kò jọjú wọ́n á fi sílẹ̀ nítorí kíni. Wọn ò mọ̀ wípé níbikíbi tí a bá wà, ìgbàkigbà tí ì bá jẹ́, ohunkóhun tí a bá ń ṣe, kí a máa ṣe gbogbo wọn tọkàntọkàn gẹ́gẹ́ bí fún Olúwa, kì í ṣe fún ènìyàn. Kọ́rìntì kínní orí kẹwàá ẹsẹ̀ ìkọkànlélọ́gbọ̀n. Nítorí náà bí ẹ̀yin bá ń jẹ tàbí bí ẹ̀yin bá ń mu tàbí ohunkóhun tí ẹ̀yin bá ń ṣe, ẹ máa ṣe gbogbo wọn fún ògo Ọlọ́run. Èyí ni ó jẹ́ ohun tí ó bani nínú jẹ́. Bí a bá ń rí ìgbésí ayé àwọn ẹlẹ́sìn tí ó jẹ́ wípé ní ìrọ̀lẹ́ wọn a jókòó sídi ayò, àwọn ẹlẹ́sìn tí ó jẹ́ wípé wọn a jókòó sídi lúdò, bí o bá sì rí wọn, wọ́n jẹ́ ẹni tí ń ka bíbélì kí a tó wàásù nínú ìjọ wọn. Wọ́n a sì bẹ̀rẹ̀ sí ń dàpárá, wọ́n a máa ṣépè, wọ́n a máa sọ ọ̀rọ̀ tí kò dára níbi tí wọ́n ti ń tayò, tí wọ́n ti ń ta dúdò. Wọ́n a máa bú ìyá ara wọn. Bí o bá sì rí ẹnìkan nínú wọn tí o bá sọ wípé arákùnrin, mo rò wípé ìwọ ni ìkan nínú àwọn díákónì nínú ìjọ rẹ, a ní bẹ́ẹ̀ ni, a ní ojúṣe Sunday, ojúṣe ọjọ́ ìsinmi, ọjọ́ Àìkú nìyẹn. Ṣùgbọ́n níhìn-ín àti parí ìsìn, nítorí bẹ́ẹ̀ a ní láti gbádùn ara wa. Kò yé wọn wípé bí a bá ń jẹ tàbí bí a bá ń mu, ohunkóhun tí a bá ń ṣe, kí a máa ṣe fún ògo Ọlọ́run. Ṣé ó wà fún ògo Ọlọ́run bí a bá ń bu ara wa, bí a bá ń dàpárá, bí a bá ń tayò, bí a bá ń sọ àwọn nǹkan tí a kò gbọdọ̀ gbọ́ lẹ́nu ọmọ Ọlọ́run? Bí a bá wà nínú ilé ìsìn, a ó máa ka ìwé mímọ́. Bí a bá jáde kúrò ní ilé ìsìn, a ó máa sọ ọ̀rọ̀ àgálámàṣà, ọ̀rọ̀ tí kò dára kò yẹ kí ó rí bẹ́ẹ̀. Ó ní nítorí bẹ́ẹ̀, bóyá à ń jẹun ni, ó yẹ kí ó wà fún ògo Ọlọ́run. Àwọn ẹlòmíràn ìjẹkújẹ ìmukúmu ó wà lọ́wọ́ wọn. Wọ́n a máa ti ojú ilé dé ojú ilé, wọ́n a máa jẹbọ, wọ́n a máa jẹ sàárà, wọ́n a máa jẹ ẹbọ àwọn kèfèrí, àwọn pàápàá àwọn óṣeéṣe kí wọ́n tún máa jẹ àwọn nǹkan mìíràn tí ó jẹ́ wípé àwọn ẹlẹ́sìn mìíràn èyí tí wọ́n fi ń rúbọ gẹ́ fún ìdáríjì ẹ̀ṣẹ̀, wọ́n tún máa gbà lọ, wọ́n a máa jẹ. Èyí ò sí fún ògo Ọlọ́run. Èyí ò fi hàn wípé àwọn Kristì àwọn mìíràn ọtí ńkọ́, ẹ̀mú ńkọ́, ògógóró ńkọ́ tí wọ́n mu, wọn a sì sọ wípé àwọn jẹ́ ọmọ Ọlọ́run, kò yẹ kí ó rí bẹ́ẹ̀. Ó ní nítorí náà bí ẹ̀yin bá ń jẹ tàbí bí ẹ̀yin bá ń mu tàbí ohunkóhun tí ẹ̀yin bá ń ṣe, ó ṣeéṣe kí ó jẹ́ àkókò ìdáná, àkókò ìgbéyàwó. A ó rí àwọn ẹlòmíràn ohun tí wọ́n máa jẹ, ohun tí wọ́n máa mu, wọ́n máa sọ wípé ó jẹ́ àkókò ìgbéyàwó nítorí inú wa ń dùn. Nítorí bẹ́ẹ̀, a ní láti jẹun tí a fẹ́, a ní láti mu tí a fẹ́. Bí o bá jẹ ọmọ Ọlọ́run, bí o bá jẹ ẹni tí a ti fi ẹ̀jẹ̀ Jésù Kristì rà padà, bi o ba je eni ti o je ayan fe ni toto eniyan mimo ati olufe ohun kon teyin ba nse ni igba ki igba ti iba je o ye ki a ma se nkan wonyi li oruko oluwa ati fun ogo olorun e ki a tun pada si kolose ori keta kolose ori keta ese iketa din logun ohun kon teyin ba nse li oro tabi ni ise e ma se gbogbo won le oroko Jesu Oluwa apa keji e ma fi ope fun Olorun Baba nipase re fifi imore han si Olorun nipase Kristi ye ni apa keji ti an wo nihin apa keji yi o je ki o ye wa wi pe ani lati ma fi ogo fun Olorun ki a ma fi ope fun Olorun ki a ma fi iyin wa han ni igba gbogbo si Olorun o ye ki a se on gbogbo le oroko Kristi ki gbogbo igbe aye wa ki gbogbo oro enu wa ki gbogbo ise wa ki o ba le ma fi imore han si Olorun nipase Kristi bi a ba nso nipa idupe awon elomiran oye oye won nipa wipe ki a ma dupe lowo Olorun a ma nri awon elomiran bi won ti nse bi o ba je wipe won ni omo Olorun pese omo fun won won ma so fun wa wi pe awon fi ojo kan sile ti won fe fi imore han won fe dupe lowo Olorun fun ohun ti Olorun ti o ti se fun won ohun ti won si nse yi ohun ti a ri ni wi pe won a ma fi owo sile won ro wi pe bi won ba ti fi owo sile bi awon ti le mu oti amupara bi awon ti le nse ohun ti ko to bi awon ti le nja awon ti fi imore won han rara ko ri be o ye ki o ye wa gege bi eni ti a ko leko ihin rere ti o si gba eko ihin rere wi pe ki se kobo tabi naira ti a fi sile nikan ni a fi dupe lowo Olorun irin wa iwoso wa ise wa a fi ma dupe lowo Olorun awon elomiran won so wi pe awon dupe lowo Olorun awon egba owo egba orun awon nkan miran ti o je wi pe awon ologun awon keferi ni o ma nlo nkan won yi awon aborisa ni o ma nlo nkan won yi won akokorun won akokora won ma wa si lesin ti a wa so pe ewo lo wa se a ni eni ni ojo idupe ni o ko nkan ti awon aborisa ti won wo ni o kokora ko ye ko ri be elomiran bi a ba so wi pe won dupe lowo Olorun won a pe apeje won ma fi owo sopo won ma lulu won ma jo won ma korin won ma muti won ma so wi pe awon dupe lowo Olorun a ki a pin kan won yi sile fun awon ti o ni eko ihin rere idupe lodo Olorun o wa ni ojojumo nipa oro enu wa o ye ki a ma dupe lowo Olorun nipa ise wa o ye ki a ma dupe lowo Olorun nipa irin ese wa o ye ki a ma dupe lowo Olorun nipa isore lojojumo fun awon ti ko ni nkan lowo to wa o ye ki a ma dupe lowo Olorun nipa iwa iteriba nipa kika bibeli nipa adura gbigba nipa igbese aye wa ti a fi sowo Olorun lati ma wo oro Olorun gege bi o ye ki a ti mu oro Olorun lo eyi ni a fi dupe lowo Olorun sugbon oye ko ye awon elomiran nitori be ani lati yin Olorun ninu gbogbo ibi kika wa yi o nso fun wa nipa iru ipo ti a gbodo fi Olorun si nigba ti a ba nfi ope fun a gbodo ri gege bi baba ohun gbogbo ti a ni ni agba lowo re gege bi baba ninu Kristi Oluwa wa ifara eniji wa ni gbogbo ise wa ati ise wa o ye ki o wa fun ogo Olorun ki a ba le fi emi ati ami imore wa han si Olorun nitori be e ma fi ope fun Olorun nipase Jesu Kristi o ye ki o ye wa nigba na we pe ohun ti a nse oro ti a nso lenu irin ti a rin awon nkan won yi o sese ki won ki o ma taboko si Olorun tabi ki won ki o ma fi ope fun Olorun ninu orin dafidi ori ogofa dikan okan esan orin dafidi ori ogofa dikan eje ki a wo ese ogojo o le merin ese ogojo o le merin o kan efa erin nigba meje lojo le mi yin o nitori ododo idajo re ohun ti o so fun anihin ni o pe ni igba gbogbo laaro ni losan ni lale ni ati nigba miran ni ojojo ni o ye ke a ma yin oruko olowa bi a ri je ke a yin olowa bi a ori je ke a dupe lowo olorun fun eyi ti a ri je lana eyi ti a ri je ni odun ti o koja bi ise wa lowo wa ke a yin olowa bi o ba dabi eni wipe ise o to lo wa nisisi ke a dupe wipe ohun lo sa ti mu wa duro ohun lo ti gbe wa duro ohun lo n pese fun wa lati igba ti a o ti nise ke a dupe lowo olorun bi a ba n yo ninu kristi ti a ri wipe olorun gbadura ileri re o muse fun wa ke a ma dupe lowo olorun bi o ba dabi eni wipe nkan kan fale die ke a ma dupe lowo olorun ke a ma so fun olorun wipe a o mo idi re ti o fi dabi eni wipe a ni nkan ti o fale die sugbon sibe sibe ke a ma dupe lowo olorun ninu Tesalonika kini ori karun ni a ti n wo ese ikeji dini ogun Tesalonika kini ori karun ese ikeji dilogun e ma dupe ninu ohun gbogbo oni e ma dupe ninu ohun gbogbo se oranti wipe gba ti a gbe Paul ohun Sila sinu tubu ti a ju won sinu tubu won dupe lowo Olorun ni ma dupe ninu ohun gbogbo bi o ba dabi eni pe inu nibi ni wa lati odo awon ota agbelebo e ma dupe ninu ohun gbogbo bi o ba si dabi eni wipe ko sinu nibi ni nkan lo daadaa fun wa e ma dupe ninu ohun gbogbo ani wahala die ninu ebi ni ki a ma fi were pe Olorun lejo e ma dupe ninu ohun gbogbo tabi o dabi eni wipe ayo wa ninu ebi irepo wa ninu ebi isokan wa ninu ebi e ma dupe ninu ohun gbogbo tabi o dabi eni wipe awon onigbagbo ni won rogba yi waka ti gbogbo won dabi ore fun wa ti won toju wa e ma dupe ninu ohun gbogbo o si dabi eni pe nigba miran awon ti o wa larowo to wa won ri wa won mo isoro ti a nla koja won mo omi jinjin afoni foje ti a rin koja sibe sibe e ma dupe ninu ohun gbogbo ki a ma raun ki a ma so oro ti ko dara ni akoko iponju oni nitori eyi ni ife olorun ninu kristi jesu fun yin olorun ti ko wa loni o ti se alaye ohun pupo fun wa o ti je ki oro yi ese oro yi kan soso ki o ye wa wipe ohun kohun ti eyin ba n se li oro tabi ni ise ki e ma se gbogbo won le oroko jesu olowa e ma fi ope fun olorun baba nipase jesu kristi e je ki a dede duro ki a so fun olorun wipe gba ti oro yi ti ye wa ti o ti la aye wa bayi wipe a o se ohun gbogbo gege bi o ti n ko wa wipe ohun ko ti a o se oro koro ti o jade lenu wa irin ti a o rin ibi ti a o lo aso ti a o wo ounje ti a o je ohun ti a o mu egbe ti a o ba dore egbe ti a o ba rin ohun gbogbo ti a o se a o ma se won fun ogo oluwa a o ma se won labe isakoso eko oro olorun a o je ki oro olorun ki o je odiwon igbesi aye wa ni igba gbogbo bi o ba ti ni igbala so fun olorun je wa awon ese ki o kan won sile patapata ki a ba le da oni ide ki a ba le gba okan re la eni ti a ti pa olorun bi ki dese nitori ko le dese ati pa olorun bi iru olorun gbe inu re nitori be so fun olorun ki ori wipe o ti di eda otun o ti di eniyan oto oro enu re ise re iwoso re irin ti o rin ohun gbogbo ti o n se lati isinsin lo fi ara re di fun olorun wipe won o wa fun ogo olorun ati wipe iwa re yoo fihan wipe o n dupe lowo olorun ni igba gbogbo.
1: E je ki a gbadura. Olorun Alaanu a dupe lowo yin wo pe atun wa se waju yin nisinsin yi lati gbo gege bi omo ti ma gboro lenu baba e ba wa soro e se wa loju e fun wa lokun lati je ki a le rin ni ona ti o lo si ijoba orun taara a dupe wo pe ti gbo loruko Jesu Kristi Oluwa wa. E je ki a wo iwe ihinrere ti Luke ori ketala lati ese iketalelogun. Luke ori ketala lati ese iketalelogun. Enikan si bi pe Olowa de hali awon ti a o gbala. Olowa de hali awon ti a o gbala. Loni mo fe ba o soro lori ibere ti o da okan laamu. Ibere ti o da okan laamu. Ari ibere ti eni ibere nihin o nbere lowo Olowa. Oni Olowa de hali awon ti a o gbala. Awon ibere miran wa ti o je wipe lowo Oluwa nikan sosho le ati le bere. O man je ohun ti nsini lona nigbati a ba bere ibere miran, ibere ti emi, ibere to je wipe ko si eda kan ti o le funi ni idahun. Bi a ba bere iru ibere be lowo eniyan eleran ara bi ti wa, o je wipe a fe se ara wa lona. Nihin yi je ki a wo dara dara bi oni bere yi ba bere lowo Peteru tabi lowo Johanu tabi lowo awon Farisi tabi lowo awon olori alufa ti won wa ni sinagogo tabi tempili ti o bi won pe olori alufa so fun mi die hali awon ti a o gbala tabi ti o wi pe omo Lefi so fun mi die hali awon ti a o gbala tabi ti o wi pe Peteru tabi Johanu se o le so fun mi die hali awon ti a o gbala bi won ba bere lowo iru awon eniyan be o se ki awon eniyan eleran ara ki won ki o ma le fun won ni idahun ti o pe oju osuwon sugbon eni yi o ni ogbon o mo wi pe ibere nipa igbala, ibere nipa ijoba Olorun, ibere nipa orun rere owo Olorun, owo omo Olorun ni ati le bere. Eyi ni o fi so wi pe Olowa je ki mo die hali awon ti a o gbala. Awon miran ninu wa a ma huwa bi alailogbon. Awon miran tun ma nlo si odo awon woli eke eni eleran ara. Won ma bere nipa igbala, won ma bere nipa orun rere, won ma bere nipa awon ohun amuye ti a le ni ki a ba le de orun tabi awon elomiran. A ma lo bere lowo awon akonisina, awon eleko keko, awon ti o je pe akasori bibeli ni won ka, won o ni emi Olorun. Eni ti o gba ise igbala ori igi agbelebo ti o gbagbo, eni ti o gba isodi mimo ti o gbagbo, eni ti o gbagbo nipa ifikun ni emi Olorun. Bawo ni o se le lo si odo iru eni be ki o ma bere nipa ona igbala tabi o sese ari awon elomiran won a lo ma bere ohun ti o se pataki, ohun ti o se yebiye bayi won a lo ma bere lowo eni ti ko mo bibeli. Awon elomiran won a gbe bibeli sile, won a tun gbe iwe miran sile, iwe esin miran ti ko ba bibeli mu won a gbe sile. Iwa si lo si waju eni be wa ma so wi pe lami loye. Se die ni awon ti a o gbala, o dabi eni wi pe iwo paapa o nra iwe irinna lo si orun apadi. Nigba ti o ba nbere iru ibere be lowo eni ti ko nigbala sugbon nihin ni eni yi nbere wi pe Olowa iwo nikan sosho ni a le bere lowo re. iwo ni o mo awon oruko ti o wa ninu iwe iye iwo ni o mo okan eda kokan iwo ni o mo ibi ti a ti nbo ibi ti a wa nisisin yi ati ibi ti a nlo iwo ni o mo ibi ti irin ajo olukuluku eyan ninu aye yi ibi ti o pari si nitori be so fun wa die hali awon ti a o gbala ye ke awo ibere yi mo so wi pe o je ibere ti o le da okan eni laamu nitori wi pe ninu aimokan ati aini soro wa a ma n gbagbe ohun ti o se pataki to bayi a ma n gbagbe igbala wa a ma n gbagbe bi a se le bo lowo idajo ati ibinu olorun irunu olorun lowo ijiya ayeraye ohun aye yi o ma n di wa loju si nkan ti orun ohun aye yi o ma n di wa leti si orin ogo latorun wa ohun aye yi o ma n je ki a dabi eni ti ko logbon eni ti ko niye ninu eni ti o dabi eni wi pe se garafa fun mi lati lo ede yi eni to dabi eni wi pe a n se were lati ma sa sibala sibolo kaakiri lati lepa awon nkan ti o wa ninu aye o dabi wi pe opolopo ni won sa kaakiri ni won tele awon ohun aye ohun ti a ni sugbon ti a n file ohun ti ko se pataki ohun ti a mo wi pe lojo kan a o fi won sile awon nkan wonyi ni o ma n gba ijoba olorun lowo opolopo eniyan eyi ni o ye ki a fi bere wi pe oluwa die hali awon ti a o gbala awon ibere miran wa ti o je wi pe ani lati bere ani lati mo lati odo oluwa o ye ki a fi akoko sile ki a ronu nipa idahun si awon ibere be nitori opolopo ni o nchalankato to nsogo ninu wi pe awon je elesin ti o si je wi pe bi won ti je elesin to ona igbala ko ye won bi abawo awon ti won ni oruko ninu ijo bi abawo opolopo ti won ti fi oruko sile ninu iwe wi pe awon je toluwa awon je ti jesu bi abawo opolopo ti o je wi pe bi a ba nka awon ti n gba awe bi a ba nka awon ti n gbadura bi a ba nka awon to ni bibeli ninu ile yala labe irori ni tabi lori tabili bi a ba ka oye awon ti o je wi pe won ni bibeli ti won le ka die die ninu re won po yanturu opolopo eniyan ni won fi bibeli se irori sugbon won ko ni igbala won ko mo ona igbala bi a ba ka opolopo awon ti won gbe omi lo si awon ile ise kokan ti won fe omi adura bi a ba ka opolopo ti o dabi eni wi pe bi wahala die ba ti de won ma ka samu won po yanturu bi a ba ro wi pe gbogbo eni tin kan saamu lo nlo si joba orun bi a ba ro wi pe gbogbo eni tin momi adura lo nlo si joba orun bi a ba ro wi pe gbogbo eni tin ka bibeli lo nlo si joba orun bi a ba ro wi pe gbogbo eni tin se ise isin lo nlo si joba orun bi a ba ro wi pe gbogbo eni tin pe oluwa oluwa ni yo de joba orun o je wi pe awa paapaa a ko ti mo ona igbala melo ni opolopo awon eniyan ti won gbagbo wi pe olorun wa sugbon won ko ni imo nipa olorun otito yi melo ni o wa ti o je wi pe won pe oluwa gege bi oluwa won gege bi olugbala won sugbon die perete ni awon eniyan ti o je wi pe won ti fi igbesi aye won ati ohun gbogbo ni igbesi aye won sabe akoso oluwa ati olugbala melo ni awon ti o wa sinu ile isin ki se nu ile isin ni gboro nikan sugbon ile isin ti wa yi pelu ti o si je wi pe ona igbala won ko mo ti o je wi pe igbala to to pe ki a bo lowo ese won ko ni melo ni awon ti n gbadura ti o se se papa ki won ki o ma yira nile pelu adura won ki won ki o do bale gbalaja si waju olorun ki a ro wi pe olusin ni to to ni bi a ba ba lori idobale ti o n ba olorun wewe ti o n ba olorun soro ti o n ba olorun rojo wipe olorun ki lo se bayi bi a ba gba adura lenu elomiran a ro wipe oni igbakeji awon angeli sugbon sibe ona igbala won ko mo eyi ni o ye ki a wa paapaa ki a wa si ijo ti o ni ironu eyi ni o fi ye fun awa papa ki a duro ki a ni suru ki a gba yewo wi pe oluwa die ali awon ti a o gbala je ki a wo oro ti o se pataki to bayi ki a wo ni ikori meta ikini awon die ti a gbala ikini awon die ti a gbala ohun ti mo nso ni wi pe ni igba atijo ni igba majemu lailai ni igba bibeli ni igba majemu titun ki a wo akosile ti a ni wi pe awon die lagbala laarin ogun logo opolopo awon eniyan ti o wa ni aye ni igba na ki lo di won lowo ki lo di opolopo lowo loni eyi mu mi lo si ikori keji awon ohun ti n dena igbala awon ohun ti n dina igbala iketa ipe lati da po pelu agbo kekere ipe olorun wa loni o wa si o o wa si mi pelu lati darapo pelu awon agbo kekere awon die ti o ni igbala ye ki a be lati ikini die ti agbala awon die ti agbala ye ki a wo Genesis ori kefa lati ese ikarun Genesis ori kefa lati ese ikarun olorun si ri pe iwa buburu eniyan di pupo le aye ati pe gbogbo iro okan re kiki bini lojojumo inu oluwa si baje nitori ti o da eniyan si aye o si dun de okan re oluwa si we pe emi o pa eniyan ti mo ti darun kuro lori ile ati eniyan ati eranko ati ohun ti nrako ati eye oju orun nitori inu mi baje ti mo ti da won sugbon Noah ri oju rere loju oluwa won yi ni itan Noah Noah se olooto ati eni ti o pe le ojo aye re Noah n ba olorun rin je ki a duro nibe nihin ni a ri lati ese ikini aso fun wa wi pe awon eniyan be si ni re lori ile e je wi pe won po lori ile e je wi pe won bi si bi won si tin bi omo le omo lati odun de odun awon eniyan po to be lori ile a si so wi pe a bi awon omo birin fun won lati igba yi ni awon eniyan a ri wi pe won gbagbe oruko Oluwa a ri wi pe won gbagbe ase Oluwa a ri wi pe won gbagbe ilana ti Olorun ti la sile wi pe ki a ma se igboran si ese ikarun ni o wa so fun wa wi pe iwa buburu dido iwa buburu po ninu aye Olorun si ri pe iwa buburu eniyan di pupo le aye bi abawo aye igba na o je aye ikobirin jo o je aye se bi o ti won mi o je aye emi ni mo ni aye mi je ki n se bi mo ti fe o je aye ori kunkun aye aigboran eni Olorun fi ri wi pe iwa buburu eniyan di pupo le aye o ni lati ri be nigba ti okunrin ba n sare le awon obinrin nigba ti okunrin meji meta ba n ja lori omi dankan nigba ti obinrin meta merin ba n du okunrin kan na iwa buburu ni lati wa nigba ti o ba ri wi pe a fe nigba ti o ba di wi pe a fe se tinu eni nigba ti o ba di wi pe ori kunkun aigboran ni o wa ninu okan aya eda ninu eni kookan a ri wi pe iwa buburu o ni lati po a si ri pe gbogbo iro okan eniyan kiki bini lojojumo ki se iwa nikan okan won ironu won ati ohun ti won lepa ife inu won ati ise owo won gbogbo re je buburu niwaju Oluwa inu Oluwa si baje wi pe eniyan ri bi o ti ri ati wi pe awon eniyan ti o n ro wi pe won a gbe igbesi aye ti o mu inu ohun dun nitori pe